ti ba Jesu pade a si lo nso fun awon elomiran wi pe awon paapa won le ni igbala won le ni dande a le pese won sile fun orun kini iwaasu wa je ki a lo si iwe ihinrere ti Luke ori ikerin le logun Luke ori ikerin le ni ogun lati ese ikerin di la dota ese a dota di merin o si we fun won pe be le ati kowe re ki Kristi ki o jiya ati ki o si jinde ni ijo keta kuro ninu oku ati ki a waasu ironu pe wada ati idarije ese ni oruko re ni orile ede gbogbo bere lati Jerusalem lo eyin si ni eleri nkan wonyi bi aba nso wi pe eleri bi aba nso wi pe eni ti waasu ihinrere e je wi pe ati mo ti Jesu Kristi se ori ninu efe ikerin dini efe ikerin dini adota oni o si we fun won pe bẹ́ẹ̀ni a ti kọ̀wé rẹ̀ pé kí Kristi kí ó jìyà kí ó sì jíǹde ní ìjọ kẹta kúrò nínú òkú jẹ́ kí a dúró níbẹ̀ náà. Sórí ohun tí a ń pè ní ìhìnrere ó jẹ́ ọ̀rọ̀ Ọlọ́run láti inú Bíbélì ṣùgbọ́n àwọn ẹlòmíràn òye òye wọn nípa ìhìnrere ó ṣeéṣe kí a máa sọ ìtàn inú Bíbélì. Bí a bá sọ ìtàn inú Bíbélì bí a kò bá mú ìtàn yìí wá sí iṣẹ́ tí Jésù Kristì ṣe fún ìgbàlà wa a ò tí ì wàásù ìhìnrere gẹ́gẹ́ bí àpẹẹrẹ yẹ kí n ṣe àpẹẹrẹ yìí fún ọ. Ó ṣeéṣe kí a ka Bíbélì kí a sọ wípé Ọlọ́run dá ènìyàn wípé agbára Ọlọ́run tóbi púpọ̀ agbára Ọlọ́run yìí ó sì dá ènìyàn. Ó ṣeéṣe kí oníwàásù kí ó sọ láti ibẹ̀ wípé agbára Ọlọ́run kì í bàá tì wípé bí Ọlọ́run bá ní agbára láti lè dá ènìyàn jẹ́ òrí wípé Ọlọ́run ní agbára tó jẹ́ wípé kò sí ohun tó ṣòro fún Ọlọ́run láti ṣe lóòótọ́ ni ṣùgbọ́n kò tí ì wàásù ìhìnrere kò tí ì sọ fún wa wípé Jésù Kristì kú fún ẹ̀ṣẹ̀ wa àti wípé ó lè yí wa padà sórí ohun tá ń pè ní ìhìnrere ni wípé a ti jẹ́ ọ̀daràn tẹ́lẹ̀tẹ́lẹ̀ a ti jẹ́ ẹlẹ́ṣẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ oníkúpani ènìyàn ṣùgbọ́n Jésù Kristì wá a sì fi agbára fún a fi àṣẹ fún wípé nípa ìtùtù ẹ̀jẹ̀ rẹ̀ kí ó bá lè gbà wàhálà kúrò nínú ẹ̀ṣẹ̀ wa. Bí a bá sọ wípé Ọlọ́run dá ènìyàn òótọ́ ni ṣùgbọ́n bí a bá sọ wípé ṣùgbọ́n ènìyàn ṣubú ní ọgbà Ídẹ́nì láti ìgbà yìí ni gbogbo ènìyàn ti ṣẹ̀ tí a ti kùnà ògo Ọlọ́run ṣùgbọ́n ní àkókò tí ó yẹ Ọlọ́run nínú ìfẹ́ rẹ̀ ó rán Jésù Kristì sí wa sínú ayé yìí kí ó ba lè kú fún ẹ̀ṣẹ̀ wa kí ó ba lè kó ẹ̀ṣẹ̀ wa lọ kí ó ba tún lè tún wa dá kí ó ba tún lè tún wa ṣe kí ó ba lè yí ìgbésí ayé wa padà kí èyí tí a ti sọnù ní ìgbà ìṣubú ti Ádámù kí a ba lè rí gbà padà nípasẹ̀ Jésù Kristì. Èyí jẹ́ pé à ń wá sí ìhìnrere à ń sọ nípa ikú àti àjínde Jésù Kristì kí a ba lè ní ìdáríjì ẹ̀ṣẹ̀ àti ìgbàlà ọkàn wa. Ẹlòmíràn wọn kì í mọ̀ wípé a ní láti wàásù ìrìn kí a ba lè ní ìgbàlà ó ṣeéṣe ẹlòmíràn lè wàásù wípé ẹ̀ dáfídì ó dẹ́ṣẹ̀ agbèrè èyí kì í ṣe wàásù ìhìnrere. Bí a bá sọ wípé ṣùgbọ́n ó wá sọ̀dọ̀ Ọlọ́run ó sọ̀rọ̀ ìdáríjì ó sọ fún Ọlọ́run wípé lóòótọ́ ni mo ti dẹ́ṣẹ̀ ṣùgbọ́n nínú àánú rẹ nu ìrékọjá mi nù kúrò dá àyà titun sínú mi Ọlọ́run kí o sì tún ọkàn dídúró ṣinṣin ṣe sí inú mi jẹ́ kí n rí ayọ̀ ìgbàlà rẹ kí ó padà tọ̀ mí wá. Bí a bá wàásù bẹ́ẹ̀ tí a sì wá sọ wípé àwa náà tí a ti dẹ́ṣẹ̀ gẹ́gẹ́ bí Dáfídì bí ó ti dẹ́ṣẹ̀ bí a bá wá sọ̀dọ̀ Ọlọ́run nísinsìnyí ọjọ́ òun di aláàánú kò ní tawánù bí ó ti wù kí ó rí wípé yóò darí ẹ̀ṣẹ̀ wa jì wá gbà tí a bá ti ń wàásù ìdáríjì ẹ̀ṣẹ̀ nípasẹ̀ Jésù Kristì nípasẹ̀ ẹ̀jẹ̀ Jésù Kristì tí ó ta sílẹ̀ fún wa wò ó ọ̀dọ́ àgùntàn Ọlọ́run tí ó kó ẹ̀ṣẹ̀ ara ayé lọ èyí jẹ́ wípé à ń wàásù ìhìnrere òní ó sọ fún wa ní ẹsẹ̀ ìkẹtàdínní àádọ́ta ó ní àti kí a wàásù ìrònú pèwàdà
ati idariji ese li oruko re ki a wasu ironu pe wada ati idariji ese li oruko re ki se ni oruko ijo o ki se ni oruko alufa opolopo ni won ma nse asise o ya mi lenu wi pe awon elomiran won ma daruko alufa ju oruko Jesu Kristi lo awon elomiran wa ro wi pe won ma alufa ju bon se mo Jesu bi a ba so wi pe aje omo leyin Jesu oruko Jesu gbodo ko lenu wa elomiran oluso agutan o gbo nkan ti Paul apostle so oni se emi ni a kan ma gbelebo fun yin tabi apolo ni a kan ma gbelebo fun yin oni Jesu Kristi ni a wa su re gege bi olugbala gege bi eni tin dani lare gege bi eni tin dani sile ko lowo ese gege bi eni tin fun ni ori ofe lati oke wa ki a ba le bo lowo ese bi a ba nso wi pe aje ajihin rere aje eleri Jesu aje agbenuso fun Olorun wi pe ati fun wa ni olugbala eyi je wi pe kiyesi daadara o a n waasu ironu pe wada ati idariji ese li oruko re awon elomiran ninu awon ijo kaakiri won ma lo ba awon alufa awon awon baba asale ninu ijo won lati dari ese won di won won so wi pe awon ti lo ni ojo Saturday lati jewo ese won fun lagbaja tabi lakasogbe sugbon awa ki jewo ese fun eniyan sugbon o je ki o yi o bi o ba se mi o sese ki wa soro mi pe arakunrin e ma binu o ki n to mo Jesu tabi nigba ti mo di apeyinda tabi nigba ti mi o kiye sara ti mo japara ninu irin igbagbo mi mo soro bayi mo se bayi si yin e dariji mi ati so fun awe pe bi a ba bi enikeni ba se wa tabi ba je ya awa lase eniyan ki a so fun pe dariji mi o a si dariji wa yi la n pe ni atunse sugbon o se mi gege bi oluso agutan o se mi gege bi arakunrin o wa n ba mi lati jewo ese re fun mi olorun la n jewo ese fun nitori pe idariji ese o wa ninu oruko Jesu bi a ba kepe oluwa bi a ba so fun wi pe a n fe igbala a n fe ki o dariji wa nipasẹ Jesu Kristi ni a ti le ni igbala gba ti o ba waasu bee gba ti o ba so fun awon eniyan bee wi pe nipasẹ Jesu Kristi ni a ti le dari ese won di won eyi je wi pe o je eleri olooto sugbon bi a ba n waasu bee emi Olorun lati inu iwaasu wa a mu iwaasu yi a je ki o fun elese ni idalebi okan eni to n kaakiri ti o n se agbere ti o n se pasaga eni to n kaakiri gege bi eni ti n ja gege bi eni ti n jale gege bi eni ti n ja ile onile bo ti re leyin eni ti n kaakiri to je pe oporo ni omuti ni o n je bo kaakiri gba ti a ba soro Olorun oro Olorun yi a fun iru eni be ni idalebi okan a fun iru eni bẹẹ ni idalẹbi fun awọn ẹsẹ ti o ti n da yoo si ronu pada yoo si bere idariji nipa oruko Jesu Kristi ati nitori etutu ti Jesu Kristi ti o se fun wa sugbon iru ọgbọn wo ni eleri otitọ ni o yẹ ki o lo bi a ba n sọ nipa ọgbọn eyi n sọ bi a se n gbe ọrọ kalẹ ṣe o mọ wipe ẹlomiran ko mọ bi a se gbe ọrọ kalẹ o ṣeeṣe bóyá o ti di àtúnbí o ṣeeṣe o ti bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀ o ṣeeṣe o di ọmọ Ọlọ́run ṣùgbọ́n bí o bá fẹ́ wàásù fún àwọn ẹlòmíràn kò mọ bí a ti gbé ọ̀rọ̀ kalẹ̀ o ṣeeṣe kí o kàn rí ìyá rẹ̀ kí o rí wí pé ìyá ń tọ́jú ó ń tọ́mú ó ń létí ìró ó ń da èékánná sí o ṣeeṣe kí o rí wí pé ìyá o kò gbọ́ àwọn ọ̀ṣọ́ ayé yìí o kò kọ́ra kò sí mọ́ bí a ti wàásù ọ̀rọ̀ Ọlọ́run a ń sọ pé mama gbogbo nkan tẹ n ṣe iṣẹ iṣu patapata gba ọrun apáàdì òjìnà sí yín ìwàásù kọ yẹn ẹni tó ń di adájọ yẹn kì í ṣe ẹni tó fẹ dáni láre yẹn kì í ṣe ẹni tí ó fẹ kí màmá kí ó rí ojú olúwa ó fẹ mú màmá bínú ni ìgbà tó bá ń sọ bẹẹ ó ṣe é ṣe ẹlòmíràn bóyá bàbá lójókòó kalẹ ló gbé ọtí tira ó bẹ sì ni mu ọtí ó sì ní ọmọ lọ́kàwé o ni ọmọ bá sọ pé ìwé kíkà ọ̀tí ẹ̀ tí ìtàsìkò bàbá mo fẹ́ wàásù nítorí mo fẹ́ ṣe ẹlẹ́rìí nínú ilé yìí Ọlọ́run ti gbé mi dìde gẹ́gẹ́ bí ẹlẹ́rìí ọtí tẹ mu yìí ìgò kan ṣoṣo yóò mú ilọ sí ọ̀run àpáàdì títí ayérayé
iru eni be ki se eleri olooto nitori iru eni be o fe so nipa Jesu iru eni be o nle awon eniyan jina si ihin rere tabi o sese boya se la nlo loju titi a si ri enikan o je lara awon obirin wonyi ti won fe awon ti won fe ta ara won fun owo won je awon ti won ma nse agbere ton ma gba owo lowo awon okunrin iwo to so pe o ti mo Jesu oni itara sugbon itara odi ni obaduro lo so pe iwo mo birin ki lo n wa legbe titi lo so pe bo to ba fe pe mi kin ba lo le mo fe mo le ba lo o wa so pe emi omo olorun le mi deeper le mi nlo omo orun apadi ni wo nitori e to nse yi orun apadi ni bo ba kuro nbe a so pe mo wa su re loni pelu igboya mo wa su fun odomo birin yen o da mi loju pe to wa je to ma ni igbala ni o ye ko ni igbala loni o wa su ihin rere o fi ogbon o fi gbe oro yi kale je ki a wo ninu bibeli awon ti o je wi pe won dese ti olorun si lo awon kookan lati je ki won ki o ni idalebi ese won akoko si fun wa lati wo bibeli lati wo awon ese won yi sugbon wo ma daruko won ni kookan bi o ba je oluka bibeli yo ye o daradara soran ti wi pe awon arakunrin josefu won da ese to je wi pe o buru lopolopo nitori pe won ta aburo won won ta si egypt won ta fun awon ara ismaili nipasẹ be o wa tun lo si egypt iya popo ni o je josefu gba to ya awon arakunrin re won yi won wa si egypt lati ra onje won ti gbagbe ese ti won da tele tele o ri nigba ti won de be josefu mo won o fe ki awon won yi ki won ki oronu po ada o fe ki won ki o ni ore ofe olorun ni igbese aye won sugbon ko gbe ka won ko gbe ka won laya ko gbe ku won loju ni kia kia wi pe elese ni yin o eyan buburu ni yin nitori wi pe eniti ko laanu eri aburo yin ti eta soko eru ero wi pe e fe ba temi je ni e wo bi mo se wa nsin ko so be o sugbon o sori fun won o fun won lo nje gbogbo nkan ti won fe ra o fun won o tun fi owo won o tun fi pada sinu apo won bi won se nlo loju titi legbe ona ti won de ibuso kan ni won duro wi pe ki won ki o simi die won fe fun awon ibakasi e awon eranko won fe fun won lo nje ni won ri onikaluku ri owo re ninu apo re won a si se won wi pe ah kini a ti ri eyi si gba ti won tun pada lekeji o tun fi oro wa won lenu wo aburo yin ko benjamin nko bayi nko baba nko bawo lele se ri ibi to tin ba won soro ni awon funra won ni okan won gbogbe wi pe ah o dabi eni wi pe a o se daada ni ti aburo wa ti atasi oko eru won mo wi pe joseph n gbo ni gbo se bi o ba ka itan yi daada ni genesis a ri wi pe awon won yi won se ri ba won jewo ese won ori ogbon ti joseph lo nibe ko gbe ka won laya lese kese pe elese ni yo e lo sorun apadi rara bi a ba fe wa su ihin rere o ye ki a mo wi pe ogbon olorun ni a fi n gbe oro olorun kale je ki n bi o ni ibere kan iwo to n wa si ile esin to je wi pe boya o ti se asise kan nile boya ona e ogun daadaa nile bo ba wa si ile esin ojo kan ti oluso agutan wa si ekun re ti o yowo si o wi pe iwo eyan buruku ni o orun apadi ojina si o nje wa wa sosi mo ti n ba so be fun o o soro lati wa si church bi n ba le o kaakiri pe lagbaja o elese ni o lagbaja o elese bi n ba n daruko re ni gbangba pe elese ni o ti mo doju ti e se wa le ronu ko ada rara sugbon bi a ba fe wa so ye ki a ni ogbon olorun se mo ti so ti joseph of fun nisinsin soran ti natani dafidi o ti da ese agbere natani wa si odo dafidi o so itan kan o so o pa ni bi owe sugbon dafidi o mo dafidi ti bere si ni dajo sugbon pelu ogbon olorun ni dafidi wa so ni natani wa so fun pe iwo ni eni na lese kese ni dafidi lo bere si ni gbadura lo tun ba ni waju olowa lo teri ba wi pe emi ni elese na olorun dariji mi pelu ogbon ni a fi n gbe oro olorun kale bi o ba wo Paul ni waju oba Agrippa o n soro
o wa so fun pe oba Agrippa mo ko gba nkan won yi gbo ni to pe awon kan ko sele ni ikoko gba ti o soro ti o le yi ni lokan pada ni oba Agrippa wa so we pe ah die loko ki o so mi di onigbagbo awon nkan won yi won wo lokan awa na o ye ki a ko fun ogbon olorun soran ti Jesu Kristi nigba ti o ri obinrin ni ti kanga obin ara Samaria ti o fi oro jomi to oro pelu re ti o nso fun lese lese gba to ya oni lo pe oko re wa e ti iba so wi pe iwo to je wi pe o nti ile okunrin kan de ile okunrin miran iwo to je wi pe agbere okuro ni igbese aye re iwo to je wi pe irinkunrin lori kaakiri Jesu o je so be oni lo pe oko re wa ni obirin so pe ah bawo lo se mo mi o si nile oko ni Jesu wa tun soju be lo fun ni wa fi ladugbo re sile ni o lo si igbo wo pe e wa wo okunrin kan o ti o so fun mi gbogbo nkan ti mo ti se ni igbese aye mi nje eyi ko ha ni Kristi na ogbon olorun ni a fi gbe oro olorun kale nitori be o ye ki a ni ogbon olorun pelu ogbon olorun a le so ri wa a le so wi pe a je omo ti tele tele a je omo siga tele tele a je onikupa ni eniyan tele tele a je eni ti se fayawo tele tele a je eni ti nja tele tele sugbon ati ba Jesu pade Jesu ti yi wa pada ke a si so fun ke a so fun awon eniyan wi pe Jesu to se be fun mi o le se ti re na o le yi o pada o le so di eda titun di eniyan rere o le fi iye olorun si igbese aye re a le mu awon eniyan wa sodo Jesu nipa sesu eri wa eri igbala tabi a le si bibeli ki a so fun awon eniyan wi pe Jesu Kristi ku fun wa lati ku ese wa lo ki a si je ki won ki o wo odo agutan olorun ki o ku ese araye lo tabi awon iwe ipolongo ihinrere ki a ma ra ni ile itaja wa ni gbagada a le fun awon eniyan atabi awon iwe tabi awon kaseti ti ati waasu si a le fun awon eniyan pelu ogbon olorun pelu emi irele ki a si ma gbadura fun won wi pe ki olorun ki o se oju emi won ki won ki o ba le bo lowo ese ki won ki o le wa si odo olorun iketa ki ni agbara ti n ti waasu eleri olooto ti n ti leyin kisi ni eredi ti a fi n waasu agbara ti n ti waasu wa leyin je ki a wo Yohanu ori ketadinlogun ese ikokanlelogun ki gbogbo won ki o le je okan gege bi iwo baba ti je ninu mi ati emi ninu re ki awon pelu ki o le je okan ninu wa ki aye ki o le gbagbo pe iwo le o ran mi agbara ti n ti iwaasu wa leyin ni wo pe a je okan bi iwo ti o n dari idapo oju ole bi o ba ti diduro ti o n soro gba ti o ba dide duro ti o n tako alufa ti o n tako oluso-agutan ti o n so pe emi ni adari idapo oju ole yi nitori be mo fe ki o yi eyin eyin ti e wa ni idapo oju ole pe eyi ti oluso-agutan wa so ni ojo isinmi mi o faramo èyí tí wọ́n sọ ní ọjọ́ ajé ọkàn mi ò sí bẹ́ẹ̀ èyí tí wọ́n sọ ní ọjọ́bọ̀ mi ò gbà bẹ́ẹ̀ èyí tí mo gbà nìyí gba tó má ti rí pé onídàrúdàpọ̀ ni ọ́ kò sí ọkàn tí ó nígbàlà ó nígbà tí a bá jẹ́ ọ̀kan ó nígbà yìí gan ni àwọn ènìyàn yóò gba Jésù Kristì gbọ́ wípé bàbá ni ó rán mi nítorí bẹ́ẹ̀ bí a bá jẹ́ ẹni tí ó ní ẹ̀mí ìṣọ̀kan pẹ̀lú àwọn ará ẹ̀mí ìṣọ̀kan nínú ìjọ ti o je wipe bi oluso-agutan ti n so bẹẹ la n ti lẹyin bi adari ẹkun bi o ti n so bẹẹ ni a n kin lẹyin bi awọn ti ajo je ara ninu oluwa bi wọn ti n gbe soke bẹẹ lajọ n gbe soke bi wọn ti n gbe silẹ bẹẹ ni ajọ n gbe silẹ ẹkọ kan iwọṣọ kan irin kan ti o je wipe amọran kan naa ni a n gba awọn ti a n gba ni imọran gba ti awọn eniyan ti wọn ba ri iṣọkan wa ti wọn ba ri pe ajọ ni idapọ a si ni irẹpọ ìgbésí ayé wa tí ó wà ní ìṣọ̀kan pẹ̀lú àwọn ènìyàn mímọ́ yóò máa jẹ́ kí wọn kí ó lè gbàgbọ́ bí a bá ń wàásù sí wọn èyí ni agbára tí ń ti ìwàásù wa lẹ́yìn kì í ṣe bẹ́ẹ̀ nìkan jẹ́ kí a wo iṣẹ́ àwọn àpọ́sẹ̀lì orí kìíní ẹsẹ̀ ìkẹjọ ṣùgbọ́n ẹ̀yin ò gba agbára nígbà tí ẹ̀mí mímọ́ bá bà lé yín ẹ̀yin ò sì máa ṣe ẹlẹ́rìí mi ní Jerusalem àti ní gbogbo Judea àti ní Samaria àti títí dé òpin ilẹ̀ ayé
ti abagba emi olorun laaye ni igbese aye wa ki a fi emi olorun

orí kẹrin ẹsẹ ìkọkànlélọgbọn. Nígbà tí wọ́n gbàdúrà tán, ibi tí wọ́n gbé péjọ sí mi tìtì, gbogbo wọ́n sì kún fún ẹ̀mí mímọ́. Wọ́n fi ìgboyà sọ ọ̀rọ̀ Ọlọ́run. Ẹni tí ó bá fẹ́ kí ìwà tòun kí ó ní agbára, agbára tí yí ọkàn padà, agbára tó ń sí tún ìgbésí ayé ẹni ṣe, agbára tí sí àwọn ẹlẹ́ṣẹ̀ lójú láti jẹ́ kí wọn kí ó rí olùgbàlà ọ̀dọ́ àgùntàn Ọlọ́run tí ó kó ẹ̀ṣẹ̀ ara ayé lọ, agbára tí fún ẹni ìgbàgbọ́ nínú Jésù Kristì, agbára tí jẹ́ kí a lè tẹríba, kí a lè wólẹ̀ lẹ́sẹ̀ àgbélébu Jésù Kristì. Ẹni tí ó bá ń fẹ́ irú agbára bẹ́ẹ̀ fún ìwàásù rẹ̀, ó yẹ kí ó kún fún àdúrà. Ó ní nígbà tí wọ́n gbàdúrà tán, èyí kìí ṣe àwọn tí ó ń sùn lórí àdúrà, èyí kìí ṣe àwọn tí ó jẹ́ pé bí a bá ní ẹjẹ́ kí a gbàdúrà ìṣẹ́jú márùn, wọ́n ti dákẹ́ àdúrà. Èyí kìí ṣe àwọn tí ó jẹ́ wípé bí a bá ti ṣe ìsìn tán, kí a sọ wípé ẹjẹ́ kí a dìde, ẹjẹ́ kí a gbàdúrà, bí wọ́n bá ti wúyẹ́wúyẹ́ fún ìṣẹ́jú kan, wọn ò mọ kí ni wọ́n sọ mọ́. Àwọn wọ̀nyí wọ́n gbàdúrà kíkan kíkan, wọ́n gbàdúrà pẹ̀lú ìgbàgbọ́. Bí wọ́n ti gbàdúrà, a sọ fún wa wípé ibi tí wọ́n ti ń gbàdúrà ó mì tìtì. Bí ó bá jẹ́ pé àdúrà dákẹ́jẹ́ ni, àdúrà kí a máa lè sọ̀rọ̀ síta, àdúrà kí a máa tirẹ̀ lè mọ̀, kí àwọn tí ó ń lọ nítòsí kí wọ́n má mọ̀ wípé a ń gbàdúrà. Ilé ibi tí wọ́n wà kò lè mì tìtì, ṣùgbọ́n wọ́n gbàdúrà. Ibi tí wọ́n péjọ sí ó mì tìtì. Èyí ni àdúrà tí a ń gbà tí a ń làágùn, àdúrà tí a ń gbà tí a ń sọ̀rọ̀ sókè, àdúrà tí a ń gbà tí a ń mi ọwọ́ Ọlọ́run. Ó wá sọ fún àwọn pé wọ́n kún fún ẹ̀mí mímọ́, wọ́n kún fún ẹ̀mí mọ́ agbára Ọlọ́run. Ó sọ̀kalẹ̀ sí ìgbésí ayé wọn. Ó wá ní wọ́n fi ìgboyà sọ̀rọ̀ Ọlọ́run. Ẹsẹ̀ 23, agbára ńlá, agbára ńlá ni àwọn apọ́sẹ̀lì sì fi ń jẹ́rìí àjínde Jésù Olúwa. Oore ọ̀fẹ́ púpọ̀ sì wà lórí wọn. Kí ni èrèdí tí a fi ń wàásù? Ohun tí a fi ń wàásù ni pé kí àwọn ọkàn kí ó ba lè ní ìgbàlà, kí wọn kí ó ba lè gba Jésù Kristì gbọ́. Kì í ṣe kí wọn kí ó lè máa wá sí ilé ìsìnkú kan ṣoṣo, ṣùgbọ́n kí a ba lè gba ọkàn wọn là, kí wọn kí ó lè gbé ìgbésí ayé tí ó borí ẹ̀ṣẹ̀. Wo Jòhánù orí ogún ẹsẹ̀ 30 àti ẹsẹ̀ 31. Ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ àmì mìíràn ni Jésù ṣe níwájú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ tí a kò kọ sínú ìwé yìí, ṣùgbọ́n wọ̀nyí lè a kọ kí ẹ̀yin kí ó lè gbàgbọ́ pé Jésù ní í ṣe Kristì náà, ọmọ Ọlọ́run, àti ní gbígbàgbọ́ kí ẹ̀yin kí ó lè ní iyì sí orúkọ rẹ̀. Ní gbígbàgbọ́ kí ẹ̀yin kí ó lè ní iyì lé orúkọ rẹ̀. Nítorí bẹ́ẹ̀, èrèdí ìwàásù wà ní wípé kì í ṣe pé kí a jẹ́ alátakò àwọn ènìyàn, kì í ṣe wípé kí a máa lé wọn sá fún Ọlọ́run, kì í ṣe wípé kí a máa sọ wípé lágbájá èèyàn búburú ni, lágbájá ìwàásù kọ́ yẹn. Èrèdí ìwàásù wà ní wípé kí wọn kí ó lè wá sọ́dọ̀ Jésù, kí wọn kí ó lè ní ìgbàlà, kí wọn kí ó lè kúnlẹ̀ fún Jésù, kí wọn kí ó sì lè ní ìgbàlà ọkàn wọn, kí wọn kí ó ba lè ní iyì àìnípẹ̀kun. Lónìí ni Jésù Kristì ni ó ń pè ọ́ gẹ́gẹ́ bí ẹnì kọ̀ọ̀kan, gẹ́gẹ́ bí ẹni tí ó mọ Ọlọ́run, gẹ́gẹ́ bí ẹni tí ó ti ní oore ọ̀fẹ́ wípé ó yẹ kí o jẹ ẹlẹ́rìí, ẹlẹ́rìí òtítọ́, ẹlẹ́rìí tí ó mọ̀ wípé a lè ní ìgbàlà. Ṣé ìwọ fún ara rẹ ṣe o ti ní ìgbàlà? Bí o bá ti ní ìgbàlà, o ti jẹ ẹlẹ́rìí, o ti di agbẹnusọ fún Ọlọ́run. Ìdádúró lórí ẹsẹ̀ rẹ, kí o gbàdúrà, kí agbára Ọlọ́run kí ó sọ̀kalẹ̀ sí ìgbésí ayé rẹ, kí ìgboyà kí ó sọ̀kalẹ̀ sí ìgbésí ayé rẹ, kí ọgbọ́n bí a ti gbé ìwàásù ìrere kalẹ̀ kí ó sọ̀kalẹ̀ sí ìgbésí ayé rẹ, kí ìtara fún iṣẹ́ Ọlọ́run kí ó sọ̀kalẹ̀ sí ìgbésí ayé rẹ. Dìde kí o gbàdúrà sókè, sọ fún Ọlọ́run wípé o fẹ́ jẹ́ ẹlẹ́rìí olóòótọ́, ẹlẹ́rìí tí gba ọkàn là, ẹlẹ́rìí tí sọ fún àwọn èèyàn wípé Jésù Kristì ó ní ọ̀nà, Jésù Kristì ó ní iyì, àti wípé Jésù Kristì ní ẹni náà tí a fi fún wa kí ó ba lè gbà wá là kúrò nínú ẹ̀ṣẹ̀ wa. Dìde kí o sọ fún Ọlọ́run, Jésù Kristì ní òtítọ́, ó ní ọ̀nà àti iyì, ẹnikẹ́ni tí ó bá tọ́ bàbá wá ó ní láti wá nípasẹ̀ rẹ̀. Sọ fún Ọlọ́run wípé nípa ẹ̀rí rẹ, nípa kíka ọ̀rọ̀ Ọlọ́run fún àwọn ènìyàn, nípa wíwà tún fún àwọn ènìyàn, nípa pínpín àwọn ìwé kéékèèké ìpolongo ìrere, nípa àwọn ìwé

nípa kápẹ́tì nípa ọ̀pọ̀lọpọ̀ ọgbọ́n ọlọ́run wípé ó wà sí ìrere ó wà sí ìrere ó jẹ́ ẹni tí mú àwọn ènìyàn wá sí ọ̀dọ̀ Jésù Kristì gbàdúrà gbàdúrà títí agbára ọlọ́run ọgbọ́n ọlọ́run iyè ọlọ́run oore ọ̀fẹ́ ọlọ́run ìtara ọlọ́run iná tí fúnni ní ìtara tí gbogbo ìrẹ̀wẹ̀sì yóò kúrò ní ìgbésí ayé rẹ gbàgbọ́ àti sí àwọn nǹkan wọ̀nyí yóò fi ṣẹlẹ̀ ní ìgbésí ayé rẹ tó fi lè jẹ́ ẹlẹ́rìí ojú

0: Ẹ jẹ́ kí a gbàdúrà.
1: Bàbá Ọlọ́run wa, a dúpẹ́ pé a wá sí yín kí a ba lè gbọ́ ọ̀rọ̀ yín. Ó ṣeé ṣe kí àwọn ilé ìsìn mìíràn kí ó ti máa pè wá, kí a sì ní wọn lárọ̀ọ́wọ́tó wa. Ṣùgbọ́n ohun tí ó mú wa wá sí yín ni wípé a mọ̀ wípé a ó gbọ́ ọ̀rọ̀ yín láì fi bọko bọyọ̀, àti wípé bí a ti ń gbọ́ ọ̀rọ̀ yín, ọ̀rọ̀ yìí ni yóò lè ṣe wá pé láti múra wa sílẹ̀ fún ìpadàbọ̀ Jésù Kristì. Ǹjẹ́ bí a ti ní ìpinnu tí a sì wá sí yín, a ń bẹ̀bẹ̀ wípé ohun tí a wá láti gbọ́, tí a wá láti ṣe, ǹjẹ́ gẹ́gẹ́ bí ẹ ti ń bá wa sọ̀rọ̀, oore ọ̀fẹ́ láti ṣe é, ẹ ó fi fún wa lórúkọ Jésù. A bẹ̀yìn wípé Ọlọ́run ẹ̀mí fún ara rẹ̀ yóò ṣe ìtumọ̀ àwọn ọ̀rọ̀ wọ̀nyí fún wa, kí a ba lè jẹ́ àjùmọ̀dí ogún pẹ̀lú Jésù Kristì nítòótọ́, kí èrè kíkún àti èrè pípé kí ó lè wà fún àwọn iṣẹ́ wa nínú Olúwa. A dúpẹ́ wípé ẹ ti gbọ́, lórúkọ Jésù Kristì Olúwa wa. Lónìí, a ń wo ọ̀rọ̀ Ọlọ́run lórí èso àti èrè iṣẹ́ wa. Èso àti èrè iṣẹ́ wa. Yẹ kí a wo Kọ́rìntì kìíní orí kẹ̀ẹ́dógún láti ẹsẹ̀ ìkejìdínlọ́gọ́ta ẹsẹ̀ tí ó gbẹ̀yìn. Nítorí náà, ẹ̀yin ará mi olùfẹ́, ẹ máa dúró ṣinṣin láì yẹsẹ̀, kí ẹ sì máa pọ̀ sí i ní iṣẹ́ Olúwa ní ìgbà gbogbo. Ní ìwọ̀n bí ẹ̀yin ti mọ̀ pé iṣẹ́ ẹ̀yin kìí ṣe asán nínú Olúwa. Níhìn-ín ni a rí Pọ́ọ̀lù Apọ́stẹ́lì, ẹni tí ó kún fún iṣẹ́ ìsìn sí Ọlọ́run, ẹni tí ó ti fi ayé rẹ̀ jìn, tí ó ti fi ara rẹ̀ rúbọ, kí ó ba lè ṣe ohun gbogbo tí Ọlọ́run fẹ́ kí ó ṣe nínú iṣẹ́ Ọlọ́run. Ẹni tí ó ti rin ìrìn àjò púpọ̀ lójú ọ̀nà, lójú omi, ní gbogbo ìgbà tí ó ti lọ sí ọ̀dọ̀ àwọn kèfèrí, ọ̀dọ̀ àwọn ọlọ́gbọ́n, ọ̀dọ̀ àwọn aláìgbọ́n, ọ̀dọ̀ àwọn Héléènì àti ọ̀dọ̀ àwọn Hébérù, tí ó ti ń sọ fún wọn nípa ohun tí Jésù Kristì tí ó ṣe lórí igi àgbélébòó. Níhìn ni a rí ọkùnrin yìí, ẹni tí ó ti jìyà púpọ̀ fún iṣẹ́ ìsìn Ọlọ́run, tí ó ń gba àwọn ará Kọ́rìntì ní ìyànjú wípé bí wọ́n ti jẹ ará nínú Olúwa àti olùfẹ́ àyànfẹ́ pẹ̀lú, wípé kí wọn kí ó rí pé wọ́n dúró ṣinṣin láì yẹsẹ̀, kí wọn kí ó máa pọ̀ sí i nínú iṣẹ́ Olúwa ní ìgbà gbogbo. Níwọ̀n bí wọ́n ti mọ̀ wípé iṣẹ́ wọn kìí ṣe asán nínú Olúwa. Bí a bá rí ẹnìkan tí ó yẹ kí a fetí sí bí ó bá ń sọ̀rọ̀ nípa iṣẹ́ Olúwa, òun ni Pọ́ọ̀lù Apọ́stẹ́lì. Nítorí wípé omi odò jíjìn púpọ̀ ni Pọ́ọ̀lù ni ó là kọjá. Nítorí pé nínú iṣẹ́ Ọlọ́run, a lè sọ wípé Pọ́ọ̀lù nígbà gbogbo ni ó rìn ní àfonífojì òjijì ikú. Ìgbà púpọ̀ ni a sọ lókuta, ìgbà púpọ̀ ni a nà án, ìgbà púpọ̀ ni a gbé sọ sí inú túbú. Bí a bá rí ẹnikẹ́ni tí ó yẹ kí a dáyàpọ̀, ẹnikẹ́ni tí ó yẹ kí ọkàn rẹ̀ pòrúurù, ẹnikẹ́ni tí ó yẹ kí ó sọ wípé òun kò ní ṣe iṣẹ́ kankan fún Ọlọ́run mọ́, irú ènìyàn bẹ́ẹ̀ ìbájẹ́ Pọ́ọ̀lù Apọ́stẹ́lì. Ṣùgbọ́n rárá, títí ó fi idà rẹ̀ lélẹ̀ ní ẹsẹ̀ àgbélébòó, idà ti ẹ̀mí ọ̀rọ̀ Ọlọ́run tó ń wàásù, títí ó fi ẹ̀mí rẹ̀ lélẹ̀ títí di ojú ikú, ni a rí wípé ọkùnrin yìí ó jẹ́ olóòótọ́ sí ìpè tí a pè é. Ó wá ń sọ fún wa wípé àwa tí a ti di ará nínú Olúwa, àwa tí a jẹ́ ọmọ Ọlọ́run, àwa tí a ti di ẹbí Ọlọ́run, wípé gẹ́gẹ́ bí Ọlọ́run ti yàn wá fẹ́, gẹ́gẹ́ bí Ọlọ́run ti fi ìfẹ́ rẹ̀ hàn wá, nítorí wípé ó rán Jésù Kristì ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo kí ó ba lè kú fún ẹ̀ṣẹ̀ wa, a se ti je ki o ye wa a se ti ronuko ada ati di omo olorun oni o ye ki a duro sinsin nitori opolopo iji ni o se ki o ni o se se ki o ja opolopo ariso ariwisi ni o se se ki a ri lati odo esu ati odo awon emewa re o ni sugbon ki a ri wepe bi iji ti le nja bi afefe ti le nfe bi o ti le dabi eni wepe esu ati awon emewa re won pariwo oni ki a duro sinsin ki a ri wepe a o ye ese ki a ri wepe ni ipejopo awon omo olorun ese wa oye ki a ri wepe ninu ise olorun a o ye ese wepe ki se pe ki a duro si oju kan wepe ki a ma po si ni ise oluwa ni igba gbogbo iba je ni akoko ajinde tabi ni akoko keresimesi ibere odun ni tabi arin odun ni osan ni tabi ni asale ni igba ti a kun fun ojuse ninu ebi ni tabi ni igba ti owo dile oni ni igba gbogbo ki a ma po si ni ise oluwa ni won bi ati mo we pe ise ti a nse fun olorun ki se lasan ninu oluwa opolopo ninu aye wa isinsin yi ni won kun fun ise won kun fun ojuse o si je ohun ti o wu ni lori wipe awon eniyan ti won je aladugbo wa yala won sise ni oja yala won sise pelu ijoba tabi won sise ni ibi ile idase sile ari wipe ohun kan ti o ma nwa lokan won ni wipe won fe ki aye ti awon wa yi nipa ti ara ki o dara ju be lo nipa ise owo won awon ti won se oju titi awon ti won se afara ti moto ngba awon ti won ko ile awon ti won se opolopo ise miran erongba okan won ilepa won ni wipe ki awon ki o fi aye sile dara ju bi awon ti ba lo nipa ise ti won se sugbon ye ki a mo wipe ise ti a ba se ninu Kristi ti a si se fun ogo olorun nikan soso ni yo ni ere ni orun ati ni aye raye awon opolopo christiani onigbagbo ni ari wipe won ma ngba ohun popo lati owo olorun nigba ti won ti wo ijoba olorun won ti gba igbala o sese ki won ti ri iwosan ni opolopo igba nipa adura ati ebe won ti gba ohun popo lowo olorun sugbon o se ni laanu bi a ba wo igbesi aye won won o ti se ohun popo ti o se pataki ti won yo fi so wipe won ti sise ti o lere ni ijoba olorun opolopo ti won ro wipe won je ni mimo won je olododo ninu ijo ni o je wipe ni ikehin won o farahan ni waju olorun lowo opo won o si je aboshi eni ti ko lere kankan ni waju olorun titi ayeraye ki eyi ki o ma ba je ipin wa oni a fi so loni wepe o ye ki a sise fun olorun ati ko lorin wepe ki a foriti ki a foriti ki a ma sona ki a ma sora ki a si ma sise titi jesu christi oluwa wa yo fi de ati ko lorin wepe a nse ipinu wepe a o sise omo olorun saani wa ati wipe a o tele ona ti oluwa wato se omo ona ti oluwa wato o sise fun olorun o se ife olorun oni o so wipe o nje ohun ni ati se ife olorun ki ohun ki o se pari ise re ati wipe nigba ti ohun wa le aye ohun je imole aye ohun si ni lati sise ni akoko isinsin nitori pe oru n bo nigba ti enikan ki yo le sise ati jo ko lorin papo wepe a o sise ki a ba le fi ounje mi bo awon ti ebi n pa ati ki a ba le ko awon alaare wa si orisun iye oni ninu ise wa ninu agbelebo kristi la o ma sogo oni nigba ti a ba n kede wipe ofe ni igbala ori ti a ko yi o so fun wa wipe ise ti a n so nipa re o je ise igbala okan tabi ise ijere okan ki a ba le ma so fun gbogbo awon eniyan ti won wa ninu ijoba okunkun awon ti won ti sina awon ti won ti jina rere si olorun wi pe igbala nbe ninu jesu wi pe o ye ki won ki o wa sodo jesu christi nitori be gege bi ati ko lori o ye ki enikokan wa ki o se ipinu wi pe a o sise paul apostle sin je ki o da wa loju wi pe bi abamu ipinu yi se ti a duro sisin ninu ise olorun ti a o yese ninu ise olorun ti a po si ninu ise olorun ni igba gbogbo wi pe ere yo wa fun wa lodo oluwa o meta ni a fe gbe yewo ninu iwaasu ti oni ikini ise ti o lere opolopo ise ni o je wi pe ko lere ni waju olorun opolopo ise ni o je wi pe be ati nse ki a ma ko iyepe ati awon nkan aye yi ki a ma ko wonjo awon nkan ti o ba ni tale awon nkan ti a o fi ile ninu aye awon nkan ti a o ni mu lo sorun awon nkan ti ko ni ni ere ni waju olorun opolopo ise ti awon eniyan se nipa bayi ni won tin padanu ere sugbon loni a fe so nipa ise ti o lere apa keji ninu iwaasu yi eso ise nipa ti emi ise ti a nse nipa ti emi kini eso ti a nri nipa re iketa ere fun ise wa ere fun ise wa ikini ise ti o lere je ki a wo Thessalonica kini ori kini ese iketa ki a wo ise ti a le se ti yo mu ere wa niwaju oluwa ise ti o lere Thessalonica kini ori kini ese iketa li a isimi le a wa ranti ise igbagbo yin ati laala ife ati suru ireti yin ninu oluwa wa Jesu Christi ni waju olorun ati baba wa nihi ni Paul ni o nko we si awon onigbagbo ni Thessalonica o nso fun wi pe o ranti nkan meta nipa won ikini igbagbo ikeji ife iketa ireti o si nso fun wa nipa awon nkan meta yi o nso nipa ise igbagbo o nso nipa laala ti ife o nso nipa suru ti o ni ireti o meta yi ni a ri wi pe o ye ki o wa ni igbesi aye onigbagbo se oranti korinti kini ori ketala ese ketala ti o so wi pe nje nisisiyi igbagbo ireti ati ife nbe awon meta yi sugbon eyi ti o tobi ju ninu won ni ife awon meta yi a ko le ya won nipa igbagbo ireti ati ife bi e ba nfe sise fun oluwa o ye ki a mo wi pe ipile ise ti a nse fun oluwa o ni igbagbo wa ninu Jesu Christi lai ni igbagbo a o le se ise ti yo te olorun lorun lai ni igbagbo ninu oluwa ninu Jesu Christi igbagbo wipe o ku fun ese wa igbagbo wipe nipa eje Jesu Christi ni a nwe wa mo igbagbo wipe ohun ni o wa lati ko ese ara aye lo igbagbo wipe agbagbo fun ese wa gangan ni o ku lori igi agbelebo lai ni igbagbo yi gbogbo ise ti a nse o je oku ise nitori eni ti ko ba ni igbagbo ninu Jesu Christi eni ti o ba je oku ninu ese eni ti o ba je oku ninu awon nkan aye wonyi ti o fi oso aye irin aye ise aye ese ti o wa ninu aye ti o fi yi ara re ka ti emi ati okan re ti o ku ti ko ni iye olorun iru eni be gbogbo ise ti o nse ise oku ni sugbon lakoko wi pe ki a gba oluwa gbo yi ni a fi ma n ri awon elomiran ni tosi wa ni opolopo ile isin ati awon die ninu ile isin wa nihi ise ti won se ko mu igbagbo ninu Jesu Christi lowo o se se ki a ri eni ti o fi gbogbo akoko re ti o fi nse ise ti o ro we pe ise fun olorun ni sugbon ko ni igbala o wa ninu ese sibe ko ko ese re sile ko je ki a fi eje jesu christi weun ki a si we fun fun jesus no lo iru eni be ni a so fun wi pe ise re ko je itewogba ni waju olowa ipile lori eyi ti a nko ile igbagbo ise igbagbo si ni igbagbo wa ninu jesu christi ki se be nikan ife wa fun olorun bi ati mo wi pe o fe wa awa na nitori ife re awa si fe pelu bi eyi ni a fi le se laala ninu olowa ki laala wa ki o ma ba ja si asan ye ki a tun wo ninu Hebrew ori kefa ese ikewa nitori olorun ki se alaisododo ti yo fi gbagbe ise yin ati ife ti eyin fi han si oruko re nipa ise iranse ti e ti se fun awon eniyan mimo ti e si nse ohun ti o ye ki o ye wa nihin ni we pe bi o tin so nipa ise wa be ni o nso nipa ife ti a ni ninu olowa bi abaya nkan meji yi nipa a o ri we pe awon mejeji won ko ni je itewogba ni waju olowa bi aba so wi pe ani ise lowo ki se ise ti ara sugbon ise ti a nse ninu ile isin ise ti a nse fun ijoba olorun ise ti a nse lati jire okan awon elomiran ise ti a nse lati sin olorun bi ko ba mu ife olorun lowo bi o ba je wi pe a kan nse lai ni igbagbo ninu jesu a nse lai ni ife olorun a nse lai ni ireti iye ni pekun pelu olorun loke orun iru ise be ki yo je itewogba a ri awon ti won se iru ise be igbala jesu christi ko ti je ti won idari je ese nitori ohun ti jesu christi se lori oke calvary ko ti je ti won lojojumo ni won dese lojojumo ni won je wo ese sugbon won ko je ko ese sile iru awon be bi won ti le fi gbogbo owo won fun ijo bi won ti le fi gbogbo akoko won fun ijo fun ise esin ki yo je itewogba ni waju olowa nitori be ise lai si ife olorun ise lai si igbagbo ninu christi ise lai si ireti iye ni pekun ko je itewogba ni waju olowa eda keji ni ife lai si ise awon elomiran won ma gbadura won ma so fun olorun wi pe awon feran olorun popo sugbon ife won si olorun ko mu igboran igbagbo lowo ife won si olorun ko mu igboran lati se ohun ti olorun pa lase lati se ife won si olorun ko mu ki won ki o ni edun okan si awon ti o nsegbe lati le wa won lo lati le wa awon agotan ti o sonu lati le mu won wa sinu ijoba olorun won kan so wi pe awon ni ife ife ni enu sugbon ife ti won ko mu si ise iru ife be ko je itewogba ni waju olowa nitori be ohun ti olorun be lo wa ni we pe ki a ni ki a se laala tabi ki a se ise ti o ni ipile ninu igbagbo jesu christi ti o si je wi pe ohun ti o n ti wa lati se awon nkan wonyi ni ife wa si olorun ife wa si awon ara ife wa fun awon elese nitori wi pe a ko fe ki won ki o segbe iru ife yi ni o ma je ki a sise fun olorun bi a ba ri enikeni laarin wa ti a ri wi pe o je afafa fun olorun a ri wi pe o n se laala fun olorun o n fi akoko owo ohun ini ati nkan miran ti o ni o n fi sise fun olorun iredi re ni wi pe o ni ife si olorun o ni ife si awon ara o ni edun okan lati gba awon elese kuro ninu orun igbe ti won lo je ke wo Nehemiah Nehemiah ori kerin lati ese ikokandilogun mo si so fun awon ijoye ati fun awon olori ati fun awon eniyan yoku pe ise na tobi o si po a si ya ara wa lori odi ikini eni ikini jina si eni keji ese ikokan le logun bẹ́ẹ̀ni àwa ṣe iṣẹ́ náà. Ìdajì wọn di ọkọ̀ mú láti kùtùkùtù òwúrọ̀ títí ìràwọ̀ fi yọ. Níhìn ni a ń rí Nehemiah. Nehemiah jẹ́ ẹni tí ó ń ṣiṣẹ́ ní ààfin ọba tẹ́lẹ̀ tẹ́lẹ̀. Àwọn ẹlòmíràn rò wípé ẹnìkan tí ó jẹ́ òǹraye èèyàn, ẹni tí ò ní iṣẹ́ lọ́wọ́, ni ó yẹ kí ó máa ṣiṣẹ́ fún Ọlọ́run. Àwọn ẹlòmíràn rò wípé àwọn tí kò kàwé dé yunifásítì, àwọn tí kò ní iṣẹ́ ìjọba, àwọn tí kò ṣe iṣẹ́ débi tí wọ́n lè ra mọ́tò, àwọn tí kò ṣe iṣẹ́ débi tí owó wọn tí ó lè jẹ́ kí wọn kí ó kọ ilé, tàbí kí wọn kí ó jẹun, tàbí kí wọn kí ó gbọ́ bùkátà ẹbí, àwọn òǹraye èèyàn tí kò níṣẹ́ lọ́wọ́, ni ó yẹ kí ó máa ṣiṣẹ́ fún Ọlọ́run. Ṣùgbọ́n a rí wípé Nehemiah kì í ṣe irú ènìyàn bẹ́ẹ̀. Ó jẹ́ ẹni tí ó ní iṣẹ́ ipò gíga. Ó jẹ́ ẹni tí ipò rẹ̀ ní ààfin ọba tí kò sí ẹni tí ó lè lé e kúrò níbẹ̀. Ṣùgbọ́n ó bẹ̀rẹ̀ sí ní gbọ́ wípé odi Jerusalemu ni a ti wó palẹ̀, àti wípé a ti fi iná sun àwọn ilẹ̀kùn rẹ̀. Ó bẹ̀rẹ̀ sí ní ẹ̀dùn ọkàn fún Jerusalemu. Ó bẹ̀rẹ̀ sí ní ẹ̀dùn ọkàn fún àwọn olùgbé Jerusalemu, nítorí Jerusalemu ni olú ìlú. Òun ni ibẹ̀ ni Ọlọ́run fún ara rẹ̀ tí ó fi àdéhùn sí wípé ògo Ọlọ́run yóò wà níbẹ̀. Àti láti ibẹ̀ lọ ni ìmọ́lẹ̀ ìhìnrere, ìmọ́lẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run tí a ti kọ́ wọn yóò lọ sí gbogbo ayé. Ó sì wá jẹ́ ẹ̀dùn ọkàn fún Nehemiah. Nítorí èyí ni ó fi kúrò ní ipò gíga tí ó wà. Ǹjẹ́ a rí ẹnikẹ́ni nínú wa tí ó ti jẹ́ ìpè Ọlọ́run? A rí ẹnikẹ́ni nínú wa tí ó pa ipò ọlá tí ó wà, tí ó pa á tì, tí ó ń fẹ́ láti ṣiṣẹ́ fún Ọlọ́run? Irú ẹni bẹ́ẹ̀ yóò dàbí Nehemiah. Níhìn ni a rí wípé ó kó àwọn ènìyàn wọ̀nyí jọ, àti ìjòyè, àti àwọn olórí. Àwọn ẹlòmíràn a máa rò wípé bí a bá jẹ́ ìjòyè, bí a bá jẹ́ àgbà nínú ìjọ, bí a bá jẹ́ ọlọ́gbọ́n nínú ìjọ àti olórí nínú ìjọ, wípé ohun tí ó yẹ kí a ṣe ni kí a ká ogbera, kí àwọn mẹ̀kúnù, àwọn tí wọ́n rò pé kò jẹ́ nǹkan kan nínú ìjọ, kí wọn kí ó máa ṣe iṣẹ́ náà, rárá, kò rí bẹ́ẹ̀. Níhìn ni a rí wípé Nehemiah àti àwọn ìjòyè àti àwọn olórí àti gbogbo àwọn ènìyàn tí ó kù, wọ́n sọ fún ara wọn wípé iṣẹ́ náà tóbi, ó sì pọ̀. Iṣẹ́ wo ni wọ́n ń ṣe? Tí wọ́n sọ wípé iṣẹ́ náà tóbi, ó sì pọ̀. Iṣẹ́ wípé wọ́n fẹ́ wó, wọ́n fẹ́ kọ́ odi Jerusalemu tí a ti wó palẹ̀. Ǹjẹ́ o mọ̀ wípé ìjọba Ọlọ́run ó ní odi tí a ti wó palẹ̀, tí àwọn wòlíì èké tí wọ́n ti wó palẹ̀, tí àwọn alákèso ẹlẹ́sìn tí wọ́n ti wó palẹ̀, tí àwọn tí kò mọ bíbélì dájúdájú sí ìgbàlà ọkàn tí wọ́n ti wó palẹ̀, tí àwọn alágàbàgebè ẹ̀sìn tí wọ́n ti wó palẹ̀? Ó wá jẹ́ iṣẹ́ tìrẹ, ó jẹ́ iṣẹ́ tèmi. Iṣẹ́ ń pè fún ẹnì kọ̀ọ̀kan wa wípé a ó lọ, a ó jèrè ọkàn odi tí a ti wó palẹ̀ ní ìjọba Ọlọ́run wípé a ó kọ. Odi tí àwọn ẹlẹ́kọ̀ọ́ èké, àwọn wòlíì èké, àwọn tí àwọn alárìn kiri tí wọ́n ń fi ẹ̀sìn ṣe jẹun jẹun, odi tí wọ́n ti wó palẹ̀ wípé ìwọ àti èmi wípé a ó gbé ìró, a ó wàásù ìhìnrere, a ó jẹ́ kí ìmọ́lẹ̀ ìhìnrere kí ó dé etí ìgbọ́ àwọn tí ń ṣègbé ní ẹsẹ̀ kọkànlélógún. Ni wọ́n ti ń sọ fún wa wípé bí bẹ́ẹ̀ ni àwa ṣe iṣẹ́ náà. Ó jẹ́ ohun tí ó wúni lórí. Wọ́n ní bẹ́ẹ̀ ni àwa ṣe iṣẹ́ náà. Bí a bá lè sọ èyí nípa ìjọ wa, bí a bá lè sọ èyí nípa ẹnì kọ̀ọ̀kan wa, bẹ́ẹ̀ ni àwa ṣe iṣẹ́ náà. Ó jẹ́ iṣẹ́ tí ó lérè. Ṣùgbọ́n kí a tó lè ṣe é, a ní láti ní ọkàn láti ṣiṣẹ́. Ọkàn láti ṣiṣẹ́. Wo ẹsẹ̀ ìkẹfà. Bẹ́ẹ̀ ni àwa mọ odi náà. Gbogbo odi náà lè a sì mọ kan ara wọn títí dé ìdáméjì rẹ̀, nítorí kíyèsí dáadáa, nítorí àwọn ènìyàn náà ní ọkàn láti ṣiṣẹ́. Ṣùgbọ́n jẹ́ kí n jẹ́ kí ó yí ọ. Bí kì í bá ṣe wípé wọ́n fẹ́ràn Ọlọ́run, wọn kì í bá ti ní ọkàn láti ṣiṣẹ́. Nítorí bí Nehemiah, bí ó ti dé Jerusalemu, tí ó pe àwọn ìjòyè, tí ó pe àwọn olórí, ti o pe awon eniyan jo wi pe ki won wo ki won ko odi ti a ti wo pale be ni ari wi pe awon eniyan be si ni fi esun eke sun won be ni won be si ni se inu ni bi ni si won be ni won be si ni ko iwe si awon elomiran wi pe awon eniyan won yi je aladamo aladase be ni won be si ni so wi pe Nehemiah fe gbe ara re kale gege bi olori awon eniyan na be ni won be si ni so ohun ko bakungbe fun Nehemiah ati si awon eniyan na se o mo wi pe awa paapa ninu ise Oluwa bi ke ba se wi pe ani ife Olorun bi ke ba se wi pe ani ireti ogo bi ke ba se wi pe ani igbagbo ninu Jesu Christi a oni le se ise na nitori wi pe awon elesun eke won po awon ti won ro wi pe boya anwa owo boya anwa iyawo ni boya anwa oko ni boya anfe nkan aye yi boya anfe di eni gbojumo ninu ijo opolopo oro ko bakungbe ni awon eniyan ni won le ma so si wa wi pe a fe di agbateru ihinrere a fe di alakatakiti elesin opolopo oruko ni o sese ki won ki o ma pe wa sugbon a so nipa awon eniyan won yi o pe won ni okan lati sise iwo paapa bi o ba feran Jesu o ranti wi pe opolopo nkan ni a se si Jesu Christi o ranti wi pe Paul apostle ati awon apostle miran opolopo igba ni won lo si inu tubu kini se ti won duro ninu ise Olorun kini se ti won ko jafara ninu ise Olorun kini se ti ese won ko ye ninu ise Olorun kini se ti ifara eni rubo won ko diku ninu ise Olorun ohun kan lari nipa won won ni okan lati sise eyi ni akoko ti re eyi ni akoko temi wi pe o ye ki eni kokan wa paapa ki a ni okan ati emi lati sise fun Oluwa ati so fun wa wi pe akoko ipago ti ajinde o nbo a si n fe ki eni kokan wa ki o jade lo ni awon ile ti o yi wa ka awon ore ti o yi wa ka ki a so fun won wi pe ki won ki o wari Jesu ki won ki o wa wo Jesu Christi Olugbala ki won ki o wa lati gba igbala Olorun ma je ki ohunkohun ki o di olowo iba ase oko tabi aya tabi ise miran tabi inu ni bini tabi oro ti awon elomiran so ohunkohun ni won le so iwo ni o ye ki o mo wi pe ati fi ipe pe o ipe lati odo Olorun ati wi pe ise yi agbe ile olowo nitori be ma se jafara nitori be ma se gbeyin ninu ise yi ki o ri wi pe o se ise ti a pe o si lati se ninu Johanu ori kerin ese ikerin le logbon Jesu wi fun won pe ounje mi ni lati se ife eni ti o ran mi ati lati pari ise re Jesu Christi Oluwa wa Jesu Christi apere pipe wa Jesu Christi eni ti an tele Jesu Christi olugbala wa Jesu Christi eni ti o ye ki a ma wo gege bi olupilese ati alase pe igbagbo wa o ni ounje mi ni lati se ise lati se ife eni ti o ran mi kini itumo ede yi o mo ti an pe ni ounje bi enikan ko ba jeun ni ooro ojo kan a o ri wipe oju re yo yato bi enikan ko ba jeun sule ojo kan a o ri wipe agbara re yo ma dinku bi ko ba jeun fun ose kan o somo iti bebe ku o ti Jesu Kristi so fun ani wipe o nje ohun ohun ti o n gbe ara duro ohun to n gbe emi ohun duro ohun to je ko wa laaye ati laaye ni igba na ohun ni lati se ife eni ti o ran ohun bi ohun ti n ji laaro bi awon elomiran ti n jeun ounje ti ohun fe je ni ife Olorun losan ounje ti ohun lepa re ni ife Olorun ni asale ounje ti ohun lepa re ni ife Olorun ati wipe lati pari ise re iwo na mo gege bi agbalagba wipe ohun ti a ko bere a ki pari re nje je ki n bi o leere ibeere kan ni igba wo lo pari ise ti Olorun gbe le olowo bi o ba ti bere jo sese fun o lati pari bi o ba ti bere ise jere okan ise ki a ma kaakiri ki a ma ti oju ile kan de oju ile keji lati so fun won nipa igbala ofe ti o wa lati odo Jesu Christi nipa iku Jesu Christi lori ige agbelegbo bi o ba ti bere ni igba wo lo pari re sugbon Jesu Kristo so fun wa gege bi apere wa gege bi asaju wa ti o ye ke ma tele onje emi ni lati se ife ni ti o ran mi ati lati pari ise re ko fi mo nibe nikan soso wo ese ti o tele eyin ko ha wi pe oku osu merin ikore yo si de wo mo wi fun yin egbe oju yin soke ki e se wo oko nitori ti won ti funfun fun ikore na o ti a pe ni ikore nihin ni we pe ki akore awon okan eniyan si ijoba olorun ki a so fun wi pe Jesu n gbala Jesu n tuni sile Jesu n dariji Jesu n wenimo ki awon paapa ki o se wa lati inu aye ki won ki o wa sinu Kristi ki won ki o di omo ijoba olorun bi won ba se be o je wi pe akore won sinu ijoba olorun eni o ye ki a sise le lori eni o ye ki a se laala fun je ki a wo Johanu ori ikefa Johanu ori ikefa ese iketa din logbon e ma se sise ounje ti segbe ninu bibeli lai lai o so wi pe e ma sese laala fun ounje ti segbe sugbon fun ounje ti wa titi di iyi aini pekun eyi ti omo eniyan yo fi fun yin nitori pe ohun ni ani baba olorun baba ti fi didi di ise ti opolopo nse loni iba je ise ke adi okun morun tabi ise ke aje olukoni fun awon omode ni ilewe tabi ise wipe ibi ti ati da ile ise sile awon ti won ro nkan kan tabi awon ti won se nkan gbogbo awon ise won ti a le daruko won je ise onje ti nsegbe nitori wipe a nse ise won yi ke a ba le jeun ke a ba le daso bo ara wa tabi ke a ba le kole sugbon o ye ki a mo wi pe awon ise won yi ohun ti won le fun wa ni awon omule mo fo aye yi ohun afowo ba file ti aye eni Jesu Kristi so wi pe ke a ma se lo gbogbo akoko wa lori ise fun ounje ti segbe sugbon ki a kunkun ma sise ke a ma se laala fun eyi ti so ni di aye ninu olorun ati eyi ti yo ni ere iye aini pekun nitori be o ye ki a mo we pe ise ti a pe wa si ise ti o lere ohun ni ise ijire okan ise fun ijoba olorun kini eso iru ise be eni o mu a lo si apa keji eso ise ti a nse nipa ti emi eso akoko ni we pe a o ni iwa ododo iwa rere iwa mimo ni igbesi aye wa bi a ba so pe a n sise fun olorun ti a o so eso iwa mimo eso irele eso ododo eso ki a ma rin deede eso ki a ma rin ni yiye ninu ijoba olorun iru ise bee ko le je itewogba niwaju olorun o ye ki ise yi ki o koko so eso ni igbesi aye tiwa wo iwe owe iwe owe ori ikokanla ese ogbon owe ori kokanla ese ogbon eso ododo ni igiye eni ti o ba si yi okan eniyan pada ologbon ni bi o ba ti fa ila si ese yi ninu bibeli re o ye ki o se be eso ododo ni igiye eni ti o ba si yi okan eniyan pada ologbon ni o n so fun ani yin wi pe eso ti o ye ki ise wa ninu Kristi ise wa ninu ijoba olorun eso ti o ye ki o koko so ni eso ododo eso ododo Filipi ori kini ese ikewa ati ese ikokanla ki eyin ki o le dan ohun ti o yato wo ki e se jasi olododo ati alaije ohun ikose titi fi di ojo Jesu Kristi lehin igba ti e ti kun fun eso ododo lati odo Jesu Kristi fun ogo ati eyin Olorun nihi ni ati je ki o ye wa wepe eso ti onigbagbo nso o je eso ti o yato ti awon ti o wa ninu aye eso wo lari lowo awon ti o wa ninu aye eso iwa ife ku fe igberaga isoro odi eso ti o je eso kikan eso ti ki mu ki aye awon aladugbo won ki o rorun ṣugbọn a nso fun wa o ni keyin ki o le dan ohun ti o yato wo eni ni wipe ki eso igbese aye re gege bi omo olorun gege bi ero ijoba orun gege bi eni ti o ti to Jesu Kristi wo gege bi eka lara ajara Jesu Kristi ki eyin ki o le eso eso ti o yato eso ife eso ayo eso irele eso ipamora eso iwa tutu eso ti a o so ti awon aladugbo wa ti o fi ri wipe a yato si awon elesin awon bankunjo o ni ki eyin ki o le dan ohun ti o yato wo ki e se jasi olododo alaije ohun ikose wipe ki iwa wa ise wa ki o ma se ko enikeni lese awon elomiran ti won wa sinu ijo iwa won a ma je ki awon alaigbagbo ki o ni ariwisi si ijo won a ma so wipe iwo ti o tile n waasu o jaju kini lo iwo ti o je wipe looto lo n waasu oti o kuro nile re iwa ibaje ko kuro lowo re siga mimu nko irede oru nko fayawo nko o le jija nko oro ke oro ti a nso ti a nfi oro kele ba enikeji wa je nko iwo ti o so wipe o je oniwaasu o je adari idapo ojule ṣugbọn a mo iru oro ti a n ba lenu re o ni ki o ma se ri be bi o ba ri be o je wipe a je ohun ikose fun awon elomiran o ni lẹyin igba ti e ti kun fun eso ododo lati odo Jesu Kristi Oluwa fun ogo ati iyin olorun nitori be eso akoko ti o ye ki a so ni igbese aye wa o ni wepe a je eni bi itinu olorun iwa wa ti ye pada irin wa ti ye pada oro enu wa ti ye pada a je ayanfe olorun nitooto a si je olododo ikeji ni wepe a n yi okan pada tun pada lo si iwe owe ori ikokanla ewe owe ori ikokanla ese ogbon oni eso dodo ni igiye eni ti o ba si yi okan eniyan pada ologbon ni kini ati ri eyi si eni ti o ba si yi okan eniyan pada ologbon ni àwọn ènìyàn tí wọ́n ti ń rò nínú ọkàn wọn wípé ọlọ́run jìnà réré ṣùgbọ́n tí ìwọ yí ọkàn wọn padà tí wọ́n mọ̀ wípé ọlọ́run wà nítòsí ògbà ọgbọ́n ọlọ́run àwọn ènìyàn tí wọ́n ti jókòó sínú òkùnkùn tí wọ́n rò wípé agbára òkùnkùn ni wọ́n fẹ́ fi ṣe bí ìsádi wọn ṣùgbọ́n tí o lọ bá wọn sọ̀rọ̀ tí o yí ọkàn wọn padà tí wọ́n mọ̀ wípé kò sí agbára mìíràn lẹ́yìn agbára Jesu Kristi ọlọ́gbọ́n ni irú ènìyàn bẹ́ẹ̀ àwọn tí wọ́n ti fi ayé wọn dógò sí ọwọ́ èṣù tí wọ́n ti sọ wípé láyé lọ́run wọn ó bá èṣù kú ṣùgbọ́n tí ó lọ yí wọn padà tí ó sọ fún wọn wípé bí wọ́n bá jókòó ti èṣù bí wọ́n bá fi ọkàn wọn sọ́wọ́ èṣù wípé wọn ó ṣègbé ní ayérayé ṣùgbọ́n tí wọ́n bá wá sí ọ̀dọ̀ Jesu Kristi tí wọ́n ké pé Jesu Kristi olùgbàlà wípé wọn ó di ẹni ìgbàlà ó yí ọkàn irú ẹni bẹ́ẹ̀ padà ọlọ́gbọ́n ni irú ènìyàn tí ó bá lè ṣe bẹ́ẹ̀ àwọn tí ó ti rò wípé ìgbádùn wà nínú ẹ̀ṣẹ̀ nínú agbèrè nínú kí a máa fi ọkùnrin ba ara ẹni jẹ́ wọ́n ti rò wípé ìgbádùn wà nínú ọtí mímu nínú sìgá mímu nínú ìrédè òru nínú ká máa jó káàkiri ká máa jẹbọ káàkiri tí o lọ bá wọn tí o sọ fún wọn wípé ìgbádùn tòótọ́ inú Jésù ló wà ìgbádùn tòótọ́ inú ìwà mímọ́ ló wà ìgbádùn tòótọ́ nínú àlàáfíà ọlọ́run ló wà bí o bá yí ọkàn wọn padà bẹ́ẹ̀ ọlọ́gbọ́n ni irú ẹni tí ó bá ṣe bẹ́ẹ̀ èyí ni a fi ń sọ wípé ohun tí ó yẹ kí ìjèrè ọkàn kí ó ṣe èso tí ó yẹ kí iṣẹ́ wa kí ó so nínú ọlọ́run ni wípé a ń yí ọkàn padà a jẹ́ ọlọ́gbọ́n sọ fún mi àwa tí a wà níhìn-ín wò ó káàkiri wo ẹ̀yìn kí o wo iwájú kí o wo ẹ̀gbẹ́ rẹ àwa tí a wà níhìn-ín bí ó bá ṣeé ṣe fún ẹnì kọ̀ọ̀kan wa bí a bá jẹ́ ìpè ọlọ́run bí a bá sọ fún ọlọ́run wípé ọgbọ́n láti lè yí àwọn ẹlòmíràn padà à ń fẹ́ kí ọlọ́run kí ó fún wa ọgbọ́n láti lè jẹ́ kí àwọn ẹlòmíràn kí ó ní ìgbàlà nínú Jésù Kristì à ń fẹ́ kí ọlọ́run kí ó fún wa bí ẹnì kọ̀ọ̀kan wa tí a wà níhìn-ín bí a bá lè jèrè ọkàn ẹnìkan ṣoṣo sínú ìjọba ọlọ́run ní oṣù kan gbogbo àwa tí a jèrè wọn àti àwọn tí a jèrè nínú oṣù tí ó tẹ̀lé kí a tún jèrè ọkàn kọ̀ọ̀kan nínú oṣù tí ó tẹ̀lé gbogbo àwọn tí wọ́n wà nínú ìjọ ní oṣù kejì yìí kí a tún jèrè ọkàn kọ̀ọ̀kan nínú oṣù tí ó tẹ̀lé nínú ọdún kan ó jẹ́ mọ̀ wípé ibi tí a wà yìí kò ní lè gbà wá nítorí bẹ́ẹ̀ ó yẹ kí a kún fún iṣẹ́ ó yẹ kí a kún fún ojúṣe kì í ṣe ojúṣe wípé kí a kàn máa darí ìdàpọ̀ ojúlé nìkan àwọn tí wọ́n wà ní ìdàpọ̀ ojúlé ṣé wọ́n ti ní ìgbàlà ṣé wọ́n ti mọ olúwa ṣé a ti yí wọn padà ṣé ọlọ́run ti fún wa ní ọgbọ́n tí a fi lè máa bá wọn sọ̀rọ̀ tí yóò jẹ́ kí wọn kí ó lọ sí orí eékún wọn láti gbàdúrà àgbàyọrí sí ìgbàlà títí a fi yí ìgbésí ayé wọn padà èyí ni èso tí ọlọ́run ń retí láti ọwọ́ rẹ àti láti ọwọ́ mi láti ọwọ́ ẹnì kọ̀ọ̀kan wa kí a ba lè máa mú àwọn ọkàn kọ̀ọ̀kan wá sínú ìjọba ọlọ́run kí sì ni èrè tí ó wà fún irú iṣẹ́ bẹ́ẹ̀ bí o bá bẹ̀rẹ̀ lónìí bí o bá tẹ̀síwájú tí o yí padà tí o bójú wẹ̀yìn tí o ń sọ fún ọlọ́run wípé lọ́jọ́ọjọ́ lójoojúmọ́ ni o máa bá àwọn ènìyàn sọ̀rọ̀ ọ̀rọ̀ nípa ìjọba ọlọ́run a ò sọ nípa àwọn tí ń sọ̀rọ̀ nípa olùṣọ́ àgùntàn àwọn ẹlòmíràn wọn ò mọ ohun tí a ń pè ní ìwàásù ìhìnrere ohun tí wọ́n máa ń sọ fún àwọn olùmíràn ni wípé ẹ wá wo olùṣọ́ àgùntàn tó wà ní ìjọ wa ìjọ wa dára ju ìjọ mìíràn lọ àwọn mìíràn tí wọ́n lọ ń bẹ̀rẹ̀ ìjọ wọn ò ṣe ìfẹ́ ọlọ́run ìjọ wa ló dára èyí kọ́ la ń sọ ohun tí a ń sọ nípa ìwàásù rẹ̀ pé kí a máa wàásù Jésù a ò fi orúkọ olùṣọ́ àgùntàn fún wa kí a ba lè fi orúkọ olùṣọ́ àgùntàn gbà wá là orúkọ Jésù Kristì onígbanilà iṣẹ́ ìràpadà tí Jésù Kristì ṣe lórí igi àgbélébùú onígbanilà kì í ṣe ìjọ kì í ṣe olùṣọ́ àgùntàn ṣùgbọ́n bí a bá ń jèrè ọkàn bí a bá ń sọ fún àwọn ènìyàn wípé Jésù ń gbàlà àti wípé ẹ̀jẹ̀ rẹ̀ ó ń wẹni mọ́ bí a bá lè ṣe bẹ́ẹ̀ ó jẹ́ mọ̀ wípé èrè púpọ̀ ló wà fún àwọn tí wọ́n bá ń ṣiṣẹ́ fún ọlọ́run lé ọ̀nà bẹ́ẹ̀ yẹ kí a wo Chronicle 2 Chronicle 2 orí 15 ẹsẹ̀ 7 Chronicle 2 orí 15 ẹsẹ̀ 7 ṣùgbọ́n ẹ̀yin mú ara le kí ẹ má sì dẹ ọwọ́ yín nítorí iṣẹ́ yín yóò ní èrè òrí bí a bá gba olúwa gbọ́ bí a bá mọ̀ wípé olóòótọ́ ni olúwa àti wípé ìlérí rẹ̀ kì í yẹ̀ kì í tàsé kì í falẹ̀ ó yẹ kí a mọ̀ wípé iṣẹ́ wa nínú olúwa iṣẹ́ ìjèrè ọkàn yóò ní èrè níhìn-ín ni a ti gba àwọn ènìyàn wọ̀nyí ní ìyànjú wípé kí ẹ̀yin kí ó mú ara le kí ẹ má jẹ́ kí ohunkóhun kí ó jẹ́ kí a rẹ̀wẹ̀sì nítorí pé iṣẹ́ ń bẹ lọ́wọ́ wa láti ṣe iṣẹ́ wà nílẹ̀ tí a ní láti ṣe ìpàgọ́ àjínde ló ń bọ̀ yìí a ń fẹ́ kí àwọn ènìyàn tí ó wà ní àrọ́wọ́tó wa a ń fẹ́ kí wọn kí ó mọ̀ nípa Jésù a ń fẹ́ kí wọn kí ó mọ̀ nípa ìgbàlà ọlọ́run a ń fẹ́ kí wọn kí ó mọ̀ nípa ìgbàlà tí Jésù Kristì tí ó ṣe àṣepé rẹ̀ lórí igi àgbélébùú àwọn tí wọ́n kàn ń lọ sí ilé ìsìn àwọn tí wọ́n kàn ń sọ nípa àjínde tàbí nípa ìjìyà Jésù Kristì ṣùgbọ́n tí òye wọn bí a ṣe lè di ẹni ìgbàlà a ń fẹ́ kí ó yé wọn ìwọ ni ó jẹ ẹnu fún ọlọ́run èmi ni ó jẹ ẹnu fún ọlọ́run gbogbo wa pẹ̀lú ìṣọ̀kan ni a ó jẹ ẹnu fún ọlọ́run nítorí bẹ́ẹ̀ má ṣe jẹ́ kí ohunkóhun kí ó jẹ́ kí ó rẹ̀wẹ̀sì má ṣe jẹ́ kí ohunkóhun kí ó dàyàpọ̀ ó ní ẹ̀mú ara yín le kí ẹ má sì dẹ ọwọ́ yín má ṣe jẹ́ kí ó rẹ̀ ọ́ iṣẹ́ ń pè fún ẹnì kọ̀ọ̀kan wa ó ń sọ fún wa wípé nítorí iṣẹ́ yín yóò ní èrè níwájú ọlọ́run èrè nínú ayé yìí àti èrè nígbà tí Jésù Kristì tí ó bá farahàn láti kó àwọn èèyàn fẹ́ lọ nítorí bẹ́ẹ̀ ṣiṣẹ́ fún olúwa ṣùgbọ́n bí a ti ń ṣe iṣẹ́ yìí ó yẹ kí a rí wípé iṣẹ́ tí a ń ṣe o je ise fun olorun nikan soso Matthew ori kefa ese ikini ekiyesi ara ki e ma se itore anu yin ni waju eniyan ki a ba le ri yin bi o ba ri be eyin ko li ere lodo baba yin tin be li orun awon elomiran ise won okun fun karimi okun fun igberaga okun fun oju saju okun fun agabagebe okun fun igberaga awon elomiran ti won ro wepe won sise fun olorun o ti a ma nri ni wepe karimi o po ninu ohun ti won se bi won ba ri wepe oluso agutan wa ni tosi adari wa ni tosi tabi elomiran wa ni tosi won te pamose o dabi awon eniyan leran ara ti won ni igbala igba miran o sese won wa ninu ise ijoba ki oga ibi ise ki o to ma se abojuto ki o to ma se ayewo gbogbo nkan ki o to ma kaakiri won a kawojo won ni sise won a joko won a kawogbera sugbon bi won ba ti ri pe oga nbo awon eru adide won be si ni sise iru ise be ko ni ere awon elomiran won ma nse be ninu ijo gbogbo ohun ti o ye ki a se gege bi ojuse won ni se sugbon bi won ba ri wipe enikan bo alabojuto kan bo won be si ni dide ise karimi ni yi o mo wipe nigbati eni yi ti o si nibe jesu wa nibe olorun wa nibe nitori be ki a ma se je ki ise wa ninu oluwa ki o je karimi ki a ma se je ki ise wa ki o je fun oju saju eniyan elomiran bi won ba wa ni awon nikan soso won ki se ise ti o ye ki won ki o se sugbon oju saju o ti po fun won bi won ba ti ri pe enikan bo bi won ba ri wipe enikan ti o ma so wipe e ko se oluwa o olorun a so agbara yin di otun bi won ba ti ri pe enikan ti o ma soro fun won oro siri fun won won be si ni sise iru ise be ki se ise ti a se nipa ife olorun o ye ki ise wa ki o je ise ti o wa lai si agabagebe lai si igberaga lai si oju saju lai si wipe a nfe a fe gbe ara wa soke tabi ise ti o je wipe eniyan le a fihan tabi ise ti o je pe aso la fe fihan bi a se ni oso aye to la fe fihan ko ye ki ise wa ki o ri be o ye ki o se ki o je ise ti a se pelu emi otito pelu okan otito ise ti a se si oluwa ati si itesiwaju ijoba olorun bi a ba se be o daju wipe ere po fun wa ni aye yi ati ni aye ti nbo ninu iwe ifihan ori kejilelogun ifihan ori kejilelogun ese ikejila kiyesi emi nbo kankan ere mi si nbe pelu mi lati san fun olukuluku gege bi ise re yo ti ri Jesu Kristi nbo ere re si nbe le owo re lati san fun eni kankan wa gege bi ise ti a se fun itesiwaju ijoba olorun o ye ki a dide duro nisinsiyi ki a ba oluwa soro ki a so fun wipe a fe se ise ti o lere ise ijire okan awon oku okan ese won po nitosi wa o ye ki a dide o ye ki a ji ninu orun wa o ye ki a lo ba won soro o ye ki a mo wipe Jesu Kristi ti ko fun won o si nfe ki a so fun won wipe oun ni olugbala dide duro ki o gbadura ki o fi akoko re fun olorun ki o fi ohun ni re fun olorun ki o fi awon talent ti olorun ti fun ki o fi fun olorun ki o ri wipe o se ise ti o lere ki o si ri wipe eso ti ise yi nso ni igbesi aye re o je eso iwa ododo ki o si ma rin deede ki o ri wipe o ti kuro ninu ese o n gbe igbesi aye otun ninu Kristi o si ri wipe ohun gbogbo ti o n se o n fa okan awon elese wa si odo olugbala ki o ba le dariji won ki o ni ireti ninu olorun wipe ni tooto yoo fun o ni ere ti o to ti o si ye ni akoko re gbadura so fun olorun bi o ba ti je alapara teletele ole teletele ninu ise oluwa so fun olorun wipe akoko to lati ji ati lati ja papa ninu ise Oluwa.
2: DCLM Radio, your spiritual welfare is our concern.
3: Olorun, Baba wa ti Baba Jesu Kristi Oluwa wa, adupe lowo re fun anfani ti o fun wa, lati ye oro re wo, oro ti mu ni ye, oro ti o man le iku pada leyin eni. Oro ti o si nse awotan gbogbo arun patapata ati oro ti o nje ki a ni igbala ti o si nje ka ba iwo Olorun elada wa laja adupe fun anfani yi a nbe o we pe ki anfani yi ki o ma se bo lowo wa bi a si se ye oro re wo ni asale yi je ki ibukun ti o wa ninu kiko gbigbo ati gbigba oro re je ki o ba le wa
4: amen
3: ki o si wa lori awon omo wa
4: amen
3: ati lori awon ara ile wa
4: amen
3: ki oro yi ki o si se to ki o si se ipase wa di odo re ni ikehin
4: amen
3: ni oruko Jesu Kristi Oluwa wa a o soro le ona si ibukun Olorun ti o fe wa ti o si nfe ire wa o ti se eto pupo fun igbesi aye wa ti o je wipe bi a ba farabalẹ ti a si teti lele ti a gbo ohun ti eni ti o fe wa ti o si nse aniyan lori wa ti a ba wo eto ti o ni fun igbesi aye eni kankan wa o daju wipe ibukun ti a n reti eyi ti a ti n fi okan da aniyan nipa re o daju wipe yo je ti wa sugbon opolopo nitori wipe ifoju ti o wa ninu eni kokan ati eda kokan ni a ma ro wipe Olorun se bi eni pe a je oni igbese a si ma nsa fun Olorun bi Olorun ba kan enu ilekun wa ti o so pe o n bere wa a ma ro wipe o ti mu kumo dani o si ti mu iwe idajo wa dani a ma nsa fun Olorun a si ma nso fun awon ti o wa nitosi pataki awon ti o n waasu oro Olorun fun wa tabi awon ti won pe wa wipe ki a ka lo lati gbo oro Olorun pe ki won so fun Olorun wipe a o si nile nitori pe a ro pe a ti je igbese to po a o si mo bi a o se san igbese naa bi a ba si foju kan Olorun a ti ro wipe idajo ni Olorun fe gbe ko wa loju nitori be a ma nsa fun Olorun a si ma

Ọwọ́ Ọlọ́run ni ire rẹ àti àlàáfíà rẹ ni ó wà. Ìbùkún tí a sì ń fẹ́, ọwọ́ Ọlọ́run ni a fi pamọ́ sí. Bí ó bá dìgbà tí a bá Ọlọ́run dọ́rẹ̀ẹ́, tí a sì ń béèrè lọ́wọ́ rẹ̀ wípé ìbùkún wádà, ó dájú wípé kò sí bí a ti lè sáré tó tàbí tí a ti lè gbìyànjú tó, ìbùkún á jìnà sí wa. Ṣùgbọ́n fún àwa tí a fẹ́ jẹ́ elétí ọmọ tí a fẹ́ gbọ́ràn, ni a ó sọ nínú ọ̀rọ̀ Ọlọ́run lónìí wípé ọ̀nà sí ìbùkún wà. Mo jẹ́ sọ fún ọ pé ìbùkún tí ó ń retí kò jìnà sí ọ. Ó wà ní etí ọ̀dọ̀ rẹ. O jẹ́ mọ̀ pé ní ìgbà mìíràn, bí a bá lọ sí ilé ìfowópamọ́sí, gbogbo owó tí o nílò ni ó wà nítòsí ọ̀dọ̀ rẹ. Ibi tí a fi owó yìí pamọ́ sí kò jìnà sí ọ tó bí ilé rẹ bí ó ṣe jìnà sí ọ tó. Ṣùgbọ́n bí ò bá jẹ́ wípé o mọ bí a ti rí ẹni tí ó ń kọ ìwé tàbí ẹni tí ó máa fún ní ìwé sọ̀wédowó, bí ò bá jẹ́ pé o mọ irú ọ̀nà tí ó yẹ kí o gbà, á dàbí ẹni wípé owó tí o nílò tí ó sì wà fún ọ, tí a sì ti pèsè rẹ̀ sílẹ̀ fún ọ, á dàbí ẹni pé ó jìnà sí ọ púpọ̀. Bẹ́ẹ̀ náà ni ìbùkún Ọlọ́run. Ó wà nítòsí rẹ bí a bá là ọ lójú. Ṣùgbọ́n ó jìnà sí ọ bí a bá dì ọ lójú tí a kò sì jẹ́ kí o mọ ọ̀nà sí ìbùkún tí ó yẹ ọ, tí Ọlọ́run sì pèsè rẹ̀ sílẹ̀ fún ọ. Ó bá mi lọ sí inú ìwé mímọ́ ní orin Dáfídì orí kìíní. Ó sọ fún wa wípé ìbùkún ni fún ọkùnrin náà tí kò rìn ní ìmọ̀ àwọn ènìyàn búburú, tí kò dúró lé ọ̀nà àwọn ẹlẹ́ṣẹ̀, àti tí kò sì jókòó ní ibùjókòó àwọn ẹlẹ́gàn. Èyí ni kọ́kọ́rọ́ tí ó ṣí ilẹ̀kùn, tí ó sì ń pè ọ wípé wá wọlé. Ṣùgbọ́n ó dájú pé kí o tó wọ ilé ìbùkún Ọlọ́run, adènà wà ní ẹnu ọ̀nà. Ohun kan ṣoṣo tí ó sì ń wò, kìí ṣe wípé bóyá o jẹ́ ọmọdé tàbí àgbà, àwọn ilé àpèjẹ wà tí a máa ń fúnni ní ìwé. Bí o bá ti ń fẹ́ wọlé, a ó wo ibi tí o ti ń bọ̀, orúkọ rẹ, tàbí bóyá a fún ọ ní ìwé ìpè láti ní àǹfààní láti jẹ nínú ohun tí a pèsè sílẹ̀. Àwọn mìíràn wà tí ó jẹ́ pé bí o bá ti ń fẹ́ wọlé, a ó wo irú òkìkí tàbí oyè tí o ní ní àdúgbò rẹ kí a tó lè gbà ọ́ láti wọlé, tàbí ó ṣeéṣe ní ẹgbẹ́ ọmọ ìbílẹ̀. Bí a bá ní àṣepapọ̀ kan ni a ti ń wo àwọn tí a fi ìwé pè, wọ́n a sì wo orúkọ rẹ àti ìletò tàbí ibùgbé tí o ti wá, bóyá o lẹ́tọ̀ sí àti wọlé. Àwọn ẹgbẹ́ mìíràn wà tí ó jẹ́ pé àwọn obìnrin ni a gbà láàyè láti wọ irú ibi ayẹyẹ tí wọ́n ń ṣe. Bẹ́ẹ̀ náà ni bí a bá fẹ́ wọ ilé ìbùkún Ọlọ́run, ni a ti fi adènà sí ẹnu ọ̀nà. Kí ni adènà yìí sì ń fẹ́ wò? Kò fẹ́ wo bóyá o wá láti ìlú ńlá tàbí ìlú kékeré, kò sì fẹ́ mọ̀ bóyá o ní gbogbo oyè tí ó wà nínú ayé tí a máa ń fúnni, tí a fi máa ń dá ara wa lọ́la.

lágbájá ọ̀jọ̀gbọ́n tàbí ọlọ́lá ni. A ò sì fẹ́ mọ̀ lọ́wọ́ rẹ bóyá inú ilé ẹ̀sìn lè abí ọ sí tàbí o tiẹ̀ máa ń ṣe ojúṣe tìrẹ ní inú ilé ìsìn èyí kọ́ ni àdènà tí ó máa ń gbani wọlé sí ibi ìbùkún ọlọ́run tí ó fẹ́ wò. Kí ni ó ń fẹ́ wò? Ó ń fẹ́ wò ó bóyá ohun tí a bí ọ bí àbínibí ìwà búburú tí ó ti jinlẹ̀ ní inú rẹ. Ṣé ìwọ náà mọ̀ gẹ́gẹ́ bí ẹni tí ó dàgbà tí ó sì ní òye? Bí a bá bí ọmọ, àwọn èérí àti ìdọ̀tí àti omiran wà tí a ní láti gé kúrò, tí a sì ní láti fọ̀ kúrò ní ara ọmọdé yìí. Bí a kò bá fọ̀ kúrò, ó lè ṣe ọmọdé yìí lọ́ṣẹ́. Bí a ti fẹ́ gbà wọ inú ìbùkún Ọlọ́run, bẹ́ẹ̀ ni a dènà láti ọ̀run wá, bẹ́ẹ̀ ni ó wò ó bóyá àbínibí ìwà búburú, ìwà ẹ̀ṣẹ̀ tí o gbé wá láti inú ìyá rẹ bóyá a ti wẹ̀ ẹ́ kúrò. Ìwọ náà sì mọ̀ wípé omi kìí wẹ̀ ẹ́, ọgbọ́n kìí wẹ̀ ẹ́, ẹ̀sìn kẹ́sìn tí a lè wà kìí wẹ àbínibí tí a gbé wá láti inú ìyá wa sínú ayé. Bẹ́ẹ̀ ni bí ò bá di ìgbà tí a wẹ àwọn nǹkan wọ̀nyí kúrò, ọ̀nà sí ìbùkún kò ní ṣí sílẹ̀. Èyí ni a fi máa ń retí àwọn tí ó ti pẹ́ nínú ayé tán máa fi ń sọ fún wa wípé ayé burú, wípé ẹ̀gún àti òṣì pé ó pọ̀ nínú ayé. Èyí ni ẹ̀rí wọn wípé wọn kò tí ì mọ ọ̀nà sí ìbùkún. Ṣùgbọ́n ní àṣálẹ̀ yìí ni mo ń jẹ́ kí ó tó ọ létí wípé ọ̀nà sí ìbùkún wà. Bí a bá là ọ lójú, tí a sì ṣe etí rẹ, tí o sì ń fẹ́ gbọ́ tí o ń fẹ́ gbà, nítorí wòlíì ni Ọlọ́run rán láti sọ fún wa wípé bí a bá gbọ́, tí a bá sì gbọ́ràn, a ó jẹ ire ilẹ̀ náà. Ó ní ṣùgbọ́n bí a bá kọ̀, ó ní idà àti ìdájọ́ Ọlọ́run ni a ó fi rún wá. Ṣùgbọ́n bí o bá tẹ́tí sílẹ̀ sí ohun tí mo ní láti bá ọ sọ, tí o sì mú àwọn nǹkan wọ̀nyí lọ sí ilé láti mọ̀ lónìí wípé ọ̀nà sí ìbùkún wà, ó ń sọ fún wa ohun tí a dènà yìí tí ó fẹ́ rí lé ọwọ́ wa. Ìbùkún lè fún ọkùnrin náà tí kò rìn ní ìmọ̀. Ìmọ̀ ni a ń pè ní ìmọ̀ràn. Àwọn ènìyàn búburú àti tí kò dúró lé ọ̀nà àwọn ẹlẹ́ṣẹ̀, àwọn tí a ń pè ní ẹlẹ́ṣẹ̀, ó dàbí ẹni kí a pe ọkùnrin. Bí a bá sọ pé ọkùnrin, èdè yìí ni ó kó gbogbo àwọn ọkùnrin okoja. Ọlọ́pàá wà nínú àwọn ọkùnrin, àwọn aláìríṣe wọ́n wà nínú àwọn ọkùnrin, àwọn ọ̀kàwé wọ́n wà nínú àwọn ọkùnrin, àgbẹ̀ wà nínú àwọn ọkùnrin. Nítorí bẹ́ẹ̀, bí a bá ń sọ wípé ẹlẹ́ṣẹ̀ yìí ni ó kó gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn papọ̀, ọ̀mùtí wà nínú wọn, apànìyàn ó wà nínú àwọn tí a ń pè ní ẹlẹ́ṣẹ̀. Àwọn ìwà tèmi ò tí ì burú jù kò ju kí n purọ́ lẹ́ẹ̀kọ̀ọ̀kan bí n bá fẹ́ bọ́ sínú wàhálà, ó wà nínú àwọn ẹlẹ́ṣẹ̀. Àwọn aníyàwó nílé kí a tún ní ìkan síta, ó wà nínú àwọn ẹlẹ́ṣẹ̀. Tàbí akóbìnrin jọ mẹ́ta mẹ́rin kò tí ì burú jù fún wọn nínú ti ìyàwó, wọ́n wà nínú àwọn ẹlẹ́ṣẹ̀. Ó wá ń sọ fún wa wípé bí ò bá di ìgbà tí a ju ẹ̀ṣẹ̀ sílẹ̀, ìṣẹ́ kò ní jù wá sílẹ̀.
bí ó bá di wípé a ju ẹ̀ṣẹ̀ sílẹ̀ ní irú àti ẹ̀yà ẹ̀ṣẹ̀. Ó sọ fún wa wípé ilẹ̀kùn ìbùkún Ọlọ́run kò ní sí. A lè gbàdúrà, a lè gba àwẹ̀, a lè sọkún, a lè sọ wípé a ti gbọ́ ìpè Ọlọ́run wípé ẹ kánlẹ̀kùn, a ó sì ṣí ilẹ̀kùn fún yín. Ẹ wá kiri, ẹ ó sì rí. Ẹ béèrè, a ó sì fi fún yín. Mo ṣe bí gbogbo wa náà ni a ti ń gbàdúrà, a ti ń béèrè, a ti ń wá kiri, a sì ti ń kánlẹ̀kùn. Kí ni ṣe tí ilẹ̀kùn ìbùkún Ọlọ́run kò ṣí sílẹ̀? Èrèdí rẹ̀ ni wípé síbẹ̀síbẹ̀ a máa ń rìn nínú ìmọ̀ ènìyàn búburú, a sì máa ń dúró lé ọ̀nà àwọn ẹlẹ́ṣẹ̀. Èyí ni kò jẹ́ kí ilẹ̀kùn ìbùkún Ọlọ́run kí ó ṣí sílẹ̀ fún wa. Ó sì sọ wípé ẹni tí kò jókòó ní ibòjókòó àwọn ẹlẹ́gàn. Àwọn wo ni a ń pè ní ẹlẹ́gàn? Àwọn tí ó gbé ní ìgbà ayé Noah. Wọ́n lè jẹ́ kí a mọ àpẹẹrẹ àwọn tí a ń pè ní ẹlẹ́gàn. Kí ni ìwà àwọn tí ó gbé ní ìgbésí ayé Noah? Àwọn tí Noah tí ó wà àsù sí tí ó ń sọ fún wípé ìdájọ́ ń bọ̀, ìkú omi ń bọ̀, tí wọ́n sọ pé rárá, kò ní rí bẹ́ẹ̀ nítorí pé aláàánú ni Ọlọ́run. Pé bí a tilẹ̀ ń dẹ́ṣẹ̀, tí a sì ń ṣe tinú wa, tí a sì ń ṣe agídí àti àìgbọ́ràn sí ọ̀rọ̀ Ọlọ́run, síbẹ̀síbẹ̀ lọ́jọ́ kan ìbùkún yóò dé, oríire tiwa yóò dé. Àwọn wọ̀nyí ni a ń pè ní ẹlẹ́gàn. Bí Noa ti ń kan ọkọ̀ ni ó ń sọ fún wípé ẹ múra sílẹ̀, ìdájọ́ ń bọ̀. Wọ́n ní rárá, kò sí ìdájọ́ nítorí pé aláàánú ni Ọlọ́run. Bí ó bá jẹ́ pé ìdájọ́ wà, asá ti ń dẹ̀ṣẹ̀ tipẹ́, ìdájọ́ ò ṣe dé. Àwọn wọ̀nyí ni a ń pè ní ẹlẹ́gàn. Ọlọ́run wá ń kìlọ̀ fún ọ wípé má jókòó nítòsí wọn. Ibùgbé àwọn ọ̀mùtí ní ibùgbé ẹlẹ́gàn, nítorí pé bí ọtí, bí ó bá ti dé ọpọlọ wọn tí wọ́n ti mú, ṣé o mọ̀ pé gbogbo oúnjẹ inú ikùn ló ń lọ, ṣùgbọ́n ọtí ọ̀tọ̀. Bí a bá mu ọtí, kò dúró nínú ikùn, ó máa ń lọ sí orí, ó máa ń yí ohùn padà, ó máa ń yí ojú padà, ó máa ń yí ìwà pàápàá, ó máa ń yí padà. Ibùjókò àwọn ọ̀mùtí ni ibùjókò àwọn ẹlẹ́gàn. Ní ìwé òwe ni ó ń jẹ́ kí ó di mímọ̀ fún wa, àwọn ẹlẹ́gàn. Orí kẹta lé ní ogún. Ìwé òwe orí kẹta lé ní ogún. Ẹsẹ̀ ìkọkàndínníọgbọ̀n. Tali ó lé òṣì. Tani ó ní ìbànújẹ́. Tali ó ní ìjà. Tali ó ní asọ̀. Tali ó ní ọgbẹ́ láìnídìí. Tali ó ní ìpọ́njú. Àwọn tí ó dúró pẹ́ níbi ọtí wáìnì, àwọn tí lọ í dán ọtí wáìnì àdàlù wò. Ìwọ má ṣe wo ọtí wáìnì pé ó pọ́n. Nígbà tí ó bá fi àwọ̀ rẹ̀ hàn nínú ago, tí a ń gbé mì tí ó ń dùn. Ní ìkẹyìn, òun a buni ṣán bí ejò, a sì buni jẹ bí paramọ́lẹ̀. Ojú rẹ yóò wo àwọn àjèjì obìnrin. Àyà rẹ yóò sọ̀rọ̀ àyídáyídá ní tòótọ́. Ìwọ ó dàbí ẹni tí ó dùbúlẹ̀ lálẹ́ àárín òkun, tàbí ẹni tí ó dùbúlẹ̀ lókè òpó ọkọ̀. Ìwọ ó sì wí pé
won lu mi ko dun mi won lu mi emi ko si mo nigba wo le mi o ji orun iku niyan o nigba wo le mi o ji emi o tun ma wa kiri bi abadi omoti amandi elegant bi atile ri eni ti o nkilo fun wa oti bi o ba ti woni loju ti o si ti ko wo agbari o ma nso ni di alaigboran ni iwe orin David ori kini ti anka le on tin je ki o ni mo fun wa wi pe a de na ti o wa le enu ona ni ile ibukun olorun ohun ti o fe wo ni wi pe iwo ko rin ni imo tabi imoran awon eniyan buburu iwo ko si joko le ona awon elese ati iwo ko joko iwo ko duro le ona awon elese iwo ko duro ni ibojoko awon elegan sugbon didun inu re wa le ofin oluwa ofin oluwa ni a pe ni ase olorun olorun ni ma se olorun si ni ohun ti o pa lase lati se eni ti o je eni ibukun eni ti o fe ni kokoro ilekun ibukun olorun oni o ma mo ma se olorun oni o ma so wi pe ah mi o je rin ni ona bayi nitori pe olorun ko fe bi o ba ti ni ohun ti o se tele tele aronu pe ada gege bi awon oluko wa ti so fun wa ni asale yi o so fun wa wi pe didun inu re wa le ofin oluwa ati ninu ofin re ke akungun so wi pe ati ninu oro re le o se asaro le osan ati le oru ki o to gbe igbese boya o nfe gbe iyawo a fe lati se asaro ninu kini oro olorun wi boya o fe sise ni eni ibukun to nfe ri ibukun ni idi ise yi a fe se asaro ninu kini oro olorun so nipa iru ise bayi boya a fe ki o ba wa lo sode lati lo se nkan kan a fe gbe ohun ti won fe ki o se ni igboro le oro olorun kini oro olorun wi nipa nkan wonyi eni eni ti o nse asaro ninu oro olorun boya obi mo ni o nfe se asaro bawo ni kin se to omo yi oku lo kun fun gege bi agba ninu ile ni o nfe mo kini oro olorun wi bawo ni kin se gbese ninu nkan ti mo fe se eyi ni eni ti o nse asaro le osan ati le oru gege bi oro olorun awon elomiran bi o ba so fun wi pe ki won ki o wa ko eko oro olorun a won ni bo ba je osan ni ibarorun lati wa gba ti a ti fi si ale ni o soro o ri ohun ti eni ti o mo inu olorun eni ti o mo ona si ibukun ohun ti o so fun wa o so wi pe eni ti o ba ti pinu ninu okan re lati je eni ibukun ati lati wo enu ona ibukun olorun o so wi pe eko bibeli ima je owuro tabi osan tabi asale tabi ki o ti le je wi pe a fi si oru oni didun inu re ni lati se asaro ninu oro olorun ya ti ninu ofin oluwa le osan ati le oru ole ma roki ninu okan re ki o si ma je oleri wi pe abajo ti ibukun jina si mi nitori wi pe emi o mo pe o buru lati ma rin le ona awon elese ko wa sinu okan mi wipe o je ohun ti o ma mu egun olorun ba ni lati ma duro ni ona awon elese ati ni ibojoko wa ni oro ona awon elegan ni temi nitori ae mo kan be a ba ti de lati ibi ise ki a gbe ijoko sita pelu awon elegan
pẹ̀lú àwọn afi ọ̀rọ̀ ọlọ́run àti ìlànà ọlọ́run ṣe ẹ̀fẹ̀ kẹ́gbé ìjòkó síta ká má jọ ṣẹ̀fẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ n kò mọ̀ wípé ó burú èmi rò wípé a máa ń sin ọlọ́run ní ọjọ́ ìsinmi bí ó bá sì ti di ọjọ́ mọ́ndé títí di ọjọ́ sátidé a ṣe ìfẹ́ inú ti ara wa a sin èṣù díẹ̀ a jó fún èṣù díẹ̀ a lùlù fún èṣù díẹ̀ a sì lọ sí bí àpèjẹ yálà ó jẹ́ àwọn mùtí ni wọ́n wà ń bẹ̀ àbí àwọn oníjà ni wọ́n wà ń bẹ̀ àbí àwọn ẹlẹ́gàn tẹ́lẹ̀ tẹ́lẹ̀ n kò mọ̀ pé ó burú ṣùgbọ́n ó ń sọ fún wa wípé èyí ni ó mú kí ọ̀run kí ó ṣe láìrọ òjò sí ilé wa èyí ni ó mú kí ìtànṣán oòrùn ọlọ́run kí ó má ṣe ràn sí ilé wa èyí ni ó mú kí ìbùkún ọlọ́run kí ó má ṣe tú jáde sí agboolé wa àti sí orí wa ṣùgbọ́n bí a bá ronú pé ọ̀dà bí a bá sọ fún ọlọ́run wípé ó tó ìṣẹ́ àti òṣì àti ègún ìrékọjá ọ̀rọ̀ ọlọ́run tí ó wà ní ìgbésí ayé wa wípé ó tó gẹ́ẹ́ lónìí a ń fẹ́ yípadà sí olúwa a sì ń fẹ́ rìn ní ọ̀nà ìbùkún rẹ̀ mo gba ẹ̀rí ọlọ́run jẹ́ wípé lẹ́sẹ̀kẹsẹ̀ ni àwọn ẹ̀ṣẹ̀ rẹ tí ó ti wà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ ni ọlọ́run yóò daríjì ọ́ yóò sì ṣí ilẹ̀kùn ìbùkún rẹ̀ fún ọ ó ṣeéṣe kí a ti máa wá ọmọ kí a sì ti máa káàkiri láti fẹ́ rí ọmọ bí ṣùgbọ́n kí ó jẹ́ wípé bí a ṣe ń ṣe wàhálà tó kù sí ìbùkún tí a ń wá káàkiri kò jẹ́ tiwa ọ̀nà ni mo fi hàn ní àṣálẹ́ yìí mo sì ń bẹ̀bẹ̀ lọ́dọ̀ ọlọ́run wípé ọlọ́run yóò ṣe ẹnì kọ̀ọ̀kan wa ní ẹni tí ó gbọ́ràn ó ń sọ fún wa ní ẹsẹ̀ ìkẹta wípé yóò sì dàbí igi tí a gbìn mo fẹ́ kí o fiyèsí gidigidi o ó ń sọ wípé yóò sì dàbí igi tí a gbìn o lè fẹ́ bi mí léèrè wípé kí ni a ti lè mọ ti igi tí a kò gbìn sí igi tí a kò gbìn kò ní olúwa kò ní olùtọ́jú ẹyẹkẹyẹ ló lè dé orí rẹ̀ èso orí rẹ̀ kò ṣe pàtàkì èso orí rẹ̀ a máa rẹ̀ dànù bí ẹni tí ó sì jẹ́ àgbẹ̀ bí ó bá débẹ̀ agé igi ni lulẹ̀ a sì wọ sínú iná ṣùgbọ́n o lè lọ sí oko tí àwọn ìjọba tí wọ́n gbin igi sí orí rẹ̀ olùṣọ́ a wà lórí oko náà àwọn tí ó máa ń bu ìlẹ̀dú sí oko kí ohun ọ̀gbìn kí ó lè ṣe dáradára wọn a fún wọn ní owó wọn a sì fún wọn ní iṣẹ́ wípé kí wọ́n máa tọ́jú àwọn igi tí a gbìn àwọn tí ó sì máa mú ìkórè oko wa ilé wọn a tún fi wọ́n síbẹ̀ bí èso bá ti ń hù lórí igi wọ̀nyí kí wọn kí ó lè mú ìkórè rẹ̀ kí wọn kí ó lè mú wa ilé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn lórí ilẹ̀ ayé aládùúgbò rẹ tàbí ó tilẹ̀ ṣeéṣe kí wọ́n jẹ́ ara ilé rẹ ni wọ́n jẹ́ igi tí a kò gbìn Jésù sì sọ fún ọ wípé gbogbo igi níbikíbi tí ọlọ́run bàbá wa tí kò gbìn ọjọ́ kan ń bọ̀ a ó fà á tu àwọn igi wọ̀nyí wọn kò lè ṣe rere ní ayérayé àwọn ni a ó wọ́ jù sí inú iná ọ̀run àpáàdì ṣùgbọ́n ó sọ fún ọ wípé bí o bá jẹ́ ẹni ìbùkún bí o bá ń rìn ní ọ̀nà ìbùkún ọlọ́run tí ó jẹ́ wípé ọ̀rọ̀ ọlọ́run ni ìṣàrò rẹ àti ìmọ̀ ọkàn rẹ ọ̀rọ̀ ọlọ́run ni o fi ń jí ọ̀rọ̀ ọlọ́run ni o fi ń jẹun ọ̀rọ̀ ọlọ́run ni o fi ń ṣiṣẹ́ ọ̀rọ̀ ọlọ́run ni o ń tẹ̀lé ní ìgbà gbogbo ó sọ wípé ìwọ kan náà yìí ni yóò dàbí igi tí a gbìn sí etí ipa odò tí ń so èso rẹ̀ ara èso ìgbéyàwó ni ọmọ bíbí ara èso òṣìṣẹ́ ni èrè láti inú iṣẹ́ ara èso
igbesi aye eni kokan ni ki inu re ki o dun ki ayo re ki o kun ara eso ti an reti ni wipe ki a ma ri ohun ti o pa wa lekun ṣugbọn so fun a wipe ki awon eso wonyi ki won ki o to le de ni igbesi aye re wipe o dabi igi ti a gbin ṣe o mo wipe a o le gbin igi bi a ba mu lowo ko se se ke ma fi owo kan ti a gbin nje olorun ti fowo kan o ko le gbin o bi o ba fowo kan o bi o ba mu o kuro nibi ti o wa tele tele bi o ba mu o kuro ninu ise aye irin aye isoro ti aye ati ese ti o tin da tele tele bi owo olorun ko ba ti kan o ko ti gbin o ṣugbọn nigba ti olorun ba mu o nigba ti olorun ba fowo kan o nigba ti o ba yo kuro ninu egbe awon elese ti o wa ti o si mo wa si ijoba olorun nigba ti o ronupo ada nigba ti o wi pe olorun o se mi laanu wi pe mo ti ma rin ni ona temi mo ti ma so oro ti ara mi ṣugbọn lati oni lo mo ronupo ada mo si n fe je ti re olorun a fi owo kan o a si mu gbogbo ese re a mu kuro a fi idi re kale a fi ojoko si ijoba olorun nibi ti owara ibukun nibi ti o gbe isan o so fun a wi pe ati ewe re ki yo si re ewe re ki yo si re mo se bi awon ewe re ni awon omo re àwọn ará ilé rẹ ǹjẹ́ o ti rí àwọn aládùúgbò rẹ tí ọmọ wọn ń kú mọ́ wọn lójú tí wọ́n ń bi tí ó ń kú tí wọ́n ń bi tí ó ń kú bí wọ́n ti ń kúnlẹ̀ tí wọ́n ń bi bẹ́ẹ̀ ni ayé àti èṣù àti ikú bẹ́ẹ̀ ló ń gbà á lé ọwọ́ wọn ewé wọn ń rẹ̀ ni láì tí pé ọjọ́ a ń gba ìbùkún wọn a ń gbà á lọ́wọ́ wọn ohun tí ó jẹ́ ayọ̀ wọn ó ń lọ ọmọ wọn lé ojú kí ni kí a ti sọ àwọn tí wọ́n ṣiṣẹ́ tí wọ́n kó owó wálé ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ wọn ò lè jẹun nínú owó náà wọn ò lè kọ́lé nínú owó náà ó dàbí ẹni wípé àwọn ọ̀tá kò jẹ́ kí wọn kí ó gbádùn èrè iṣẹ́ ọwọ́ wọn èyí tí a ń pè ní pé ewé igi ń rẹ̀ nìyẹn ṣùgbọ́n sọ fún wa wípé nígbà tí a bá ṣí ilẹ̀kùn ìbùkún ọlọ́run fún ọ tí o sì wọlé ìbùkún yìí ṣùgbọ́n rántí wípé adènà wà lé ojú ọ̀nà bí o bá ti ń fẹ́ wọ inú ilé ìbùkún ni adènà yìí yẹ ọ wò wípé bí o bá ní ẹrù olè ẹrù èṣù ìwà ẹ̀ṣẹ̀ ní ìgbésí ayé rẹ ni ó ń dá padà wípé kì í ṣe fún irú tirẹ̀ ṣùgbọ́n bí o bá ronúpọ̀ àdá bí o bá kọ ẹ̀ṣẹ̀ rẹ sílẹ̀ ní ẹnu ọ̀nà tí o sì bẹ̀bẹ̀ wípé kí ẹ̀jẹ̀ jésù kristi tí a ta sílẹ̀ lé òkè kálvárì kí ó wẹ ẹ̀ṣẹ̀ rẹ dànù bí a bá ti wọ̀ ọ́ a ò ní rí ìwà ẹ̀ṣẹ̀ àti èrò ẹ̀ṣẹ̀ àti ẹrù èṣù lọ́wọ́ rẹ kí o tó dé irú ipò bẹ́ẹ̀ àwọn ẹrù jìbìtì tí o ti kó bẹ́ẹ̀ ni ó ń dá wọn padà àwọn ẹrù olè tí ó wà ní ilé rẹ bẹ́ẹ̀ ni ó ń dá wọn padà obìnrin olóbìnrin ìyàwó oníyàwó tí wọ́n torí ẹ̀ ń sà sí ọ o sì gbádùn obìnrin náà obìnrin yóò kò yé jà nínú ilé bó bímọ ó ṣe é ṣe kó tiẹ̀ pa ọmọ náà mọ́ ọ lọ́wọ́ síbẹ̀síbẹ̀ ayé ò tún jẹ́ o gbádùn nítorí obìnrin yìí obìnrin gan fún ara ẹ̀ kò jẹ́ o gbádùn àwọn tó fẹ́ lọ́wọ́ rẹ̀ wọn ò jẹ́ gbádùn èṣù ọ̀gá àti bàbá obìnrin yìí kò tún jẹ́ kò fi ọlọ́run sílẹ̀ àlákàlà ńkọ́ àbí wọn kì í lé ọ lójú oorun ṣùgbọ́n bí o bá ti ń kọ àwọn wọ̀nyí sílẹ̀ wípé àwọn nǹkan èṣù tó wà lọ́wọ́ rẹ pé o jù wọ́n sílẹ̀ tó o sì ń sọ wípé o fẹ́ wọlé ni bó o ti ń sọ pé o fẹ́ wọlé ni ẹ̀mí ọlọ́run ni ó wù ọ́ lè ń sọ wípé jẹ́ kí n wo inú ọkàn rẹ jẹ́ kí n wo inú èrò rẹ jẹ́ kí n sìn ọ́ délé jẹ́ kí n wo inú ẹrù rẹ bí ẹ̀mí ọlọ́run ti rin wípé gbogbo ẹ̀ṣẹ̀ pátápátá ló ti kọ̀ sílẹ̀
wípé o sì ti gba Jésù Kristì gbọ́ kí o fi ẹ̀jẹ̀ rẹ̀ kí o fi wẹ̀ ọ́ bẹ́ẹ̀ ni ẹ̀mí Ọlọ́run ni ó ń bá ọkàn rẹ̀ jẹ́rìí wípé ọmọ Ọlọ́run ni ó ló ń sọ pé kí o wọlé. Bí o bá sì ti ń wọlé ni Ọlọ́run ń sọ wípé ìwọlé ẹni náà tí a ti ń retí ìwọ ẹni ìbùkún ni ó ń sọ pé bèrè ọ́ sì fi fún ọ pé kí ni o fẹ́. Ni ó bẹ̀rẹ̀ sí ní fi àwọn inú iyàrá tí ó wà ní ìjọba Ọlọ́run iyàrá àti ìpèsè iyàrá àti ọmọ iyàrá àti àlàáfíà iyàrá àti ayọ̀ iyàrá àti ìbùkún oríṣiríṣi ni ó fi hàn wípé èwo ni o fẹ́ nínú rẹ̀ ni ó ń sọ pé mo ń fẹ́ èyí. Mo ń fẹ́ o ní kí o béèrè ni. Bí o bá ti ń béèrè gbà tí o ti jẹ́ ẹni ìbùkún bẹ́ẹ̀ ni ó ń jẹ́ tirẹ̀. Àìmọ ọ̀nà ìbùkún Ọlọ́run ni a kò ṣe ní ìbùkún. Ṣùgbọ́n ó sọ fún wa wípé ní ẹsẹ̀ ìkẹta ó ní láti ìgbà náà tí a ti rí ọ̀nà ìbùkún yìí ó ní ohunkóhun tí ó ṣe ni yóò máa ṣe déédéé. Ó wá sọ fún wa ní ẹsẹ̀ ìkẹrin ó ní àwọn ènìyàn búburú kò rí bẹ́ẹ̀ o. Àwọn wọ̀nyí ni wọ́n dàbí ìyàngbò tí afẹ́fẹ́ ń fẹ́ lọ. Afẹ́fẹ́ àìsàn ó ń gbá wọn káàkiri. Afẹ́fẹ́ àṣeèrí ó ń gbá wọn káàkiri. Wọ́n dàbí ìyàngbò bí afẹ́fẹ́ wàhálà bí ó bá ti fẹ́ díẹ̀ nítorí pé a kò gbìn wọ́n. Àwọn tí a gbìn ìjì lè jà òjò lè rọ̀ ìkún omi lè dé. Àwọn tí a gbìn láti ọwọ́ Ọlọ́run a kì í ṣí wọn nípò padà. Bí ìjì tilẹ̀ wù kí ó jà tó bí ìpọ́njú tilẹ̀ pọ̀ tó ní àrọ́wọ́tó wọn ní agbègbè wọn àwọn tí a gbìn láti ọwọ́ Ọlọ́run a kì í ṣí wọn nípò padà. Wọ́n a máa tinú ìbùkún kan lọ sí inú òmíràn ni ewé wọn kì í rẹ̀ afẹ́fẹ́ kì í fẹ́ ewé wọn dànù ikú kì í gba ọmọ wọn lọ́wọ́ wọn àti ẹ̀ṣẹ̀ kì í ba tí wọn jẹ́ ṣùgbọ́n àwọn tí wọ́n jẹ ẹlẹ́ṣẹ̀ síbẹ̀ tí bíbélì pè ní àwọn ènìyàn búburú ó ní tí wọn ò rí bẹ́ẹ̀ o. Ó ní wọn a dàbí ìyàngbò tí afẹ́fẹ́ ń fẹ́ lọ nítorí àwọn ènìyàn búburú kì yóò dìde dúró ní ìdájọ́ bẹ́ẹ̀ ni àwọn ẹlẹ́ṣẹ̀ kì yóò lè dúró lé àwùjọ àwọn olódodo nítorí Olúwa mọ ọ̀nà àwọn olódodo. Bí o bá jẹ́ olódodo nítòótọ́ tí kì í ṣe pé ojú ṣáájú ti olùṣọ́ àgùntàn ilé ìsìn wa ni à ń ṣe tí kì í ṣe wípé àgàbàgebè kí a jẹ́ ẹni rere ní ìgboro kí a jẹ́ oníkúpani nínú ilé tí kì í bá ṣe bẹ́ẹ̀. Ó ní nítorí Olúwa mọ ọ̀nà àwọn olódodo. Bí olódodo bá ti ń gbàdúrà gbọ́ ìlérí tí a ṣe fún ní Jákọ́bù orí karùn-ún. Jákọ́bù orí karùn-ún mò ń kà á ní ẹsẹ̀ ìkẹrìndínlógún. Ó ní ẹ jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ yín fún ara yín. Èyí ń sọ fún wa wípé bí o bá ti ṣe ìyàwó rẹ yóò bá délé ẹ jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ yín fún ara yín jọ ìyàwó má bínú mo ṣe báyìí. Bí o bá ti ṣe ọkọ rẹ èyí ń sọ fún ọ nípa àtúnṣe kí o sọ fún ọkọ rẹ wípé o ṣe ọ lànà wípé o ṣe báyìí tàbí o ṣe wọn ní ilé ibi iṣẹ́ rẹ kí o ṣe àtúnṣe kí o bá àwọn tí o ń bájà kí o bá wọn làjà. Ẹ jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ yín fún ara yín ẹ sì máa gbàdúrà fún ara yín kí a lè mú yín lára dá. Iṣẹ́ tí àdúrà olódodo ń ṣe lí agbára púpọ̀. Iṣẹ́ tí àdúrà olódodo ń ṣe lí agbára púpọ̀. Àdúrà olódodo òun ló jẹ́ kí òpin pupa kí ó pín sí méjì níwájú Mósè. Àdúrà olódodo òun ló jẹ́ kí mánà kí ó máa sọ̀kalẹ̀ ní ojoojúmọ́ fún àwọn ọmọ Ísíráẹ̀lì ní 40 ọdún. Àdúrà olódodo òun ló jẹ́ kí ejò tàbí àwọn paramọ́lẹ̀ tàbí gbogbo ohun olówó tí ó wà nínú aginjù kí ó máa lè ṣe àwọn
ọmọ Israeli ni ohunkóhun níjàmbá kankan. Àdúrà olódodo ló jẹ́ kí Elija kí ó lè sọ wípé Ahabu gẹ́gẹ́ bí ọ̀rọ̀ mi kí ó sí òjò ní ìwọ̀n ọdún mẹ́ta wọ̀nyìí. Iṣẹ́ tí àdúrà olódodo ń ṣe lé agbára púpọ̀ bí o bá jẹ́ kí Ọlọ́run kí ó mọ ọ̀nà rẹ gẹ́gẹ́ bí olódodo. Tí a fi ẹ̀jẹ̀ Jésù Kristì wẹ̀ ọ́ láti sọ ọ́ di olódodo, ó sọ wípé àdúrà olódodo ó ní agbára púpọ̀. Job orí ìkọkànlá. Job orí ìkọkànlá ó ń sọ fún wa ọ̀nà láti ṣí ilẹ̀kùn níbi tí ìbùkún wa níbi tí ó wà. Job orí kọkànlá láti ẹsẹ̀ ìkẹtàlá. Bí ìwọ bá tún ọkàn rẹ ṣe, tí ìwọ sì nawọ́ rẹ sọ́dọ̀ rẹ, bí o bá ti nawọ́ sí ọ̀dọ̀ babaláwo tẹ́lẹ̀ tẹ́lẹ̀, wà káwọ́ kò láti ọ̀dọ̀ àwọn babaláwo tàbí àwọn oníṣègùn tàbí àwọn ẹlẹ́bọ tàbí àwọn ẹlẹ́sìn kẹsìn tàbí àwọn alálùpàyídà. Ó ní nísinsìnyí kí o yí padà kí o kọjú sí Olúwa. Bí ìwọ bá tún ọ̀nà rẹ ṣe, ọ̀nà tí ó ti burú tẹ́lẹ̀ tẹ́lẹ̀, ọ̀nà olè tí o ti ń rìn, ọ̀nà ìfẹ́kúfẹ́ tí o ti ń rìn, bí ìwọ bá tún ọ̀nà rẹ ṣe, tí ìwọ sì nawọ́ rẹ sọ́dọ̀ rẹ, bí àìṣedéédé kan bá ń bẹ lọ́wọ́ rẹ, mú kúrò sí ọ̀nà jíjìn réré. Má ṣe jẹ́ kí ìwàkiwà kí ó wà nínú àgọ́ rẹ, nígbà náà ni ìwọ gbójú rẹ sókè láìní àbàwọ́n. Àní ìwọ dúró ṣinṣin, ìwọ kì yóò fi bẹ̀rù, nítorí pé ìwọ ó gbàgbé òṣì rẹ. Ṣé bí ohun tí a ń fẹ́ nìyẹn? Àbí a rí ẹni tó fẹ́ wa wọ́mọ òṣì rẹ̀? Ṣé ó wà? Ó ń sọ fún wa ọ̀nà láti gbàgbé òṣì àti àdánù tí ó ń dá wa. Ó ń sọ wípé ìwọ ó gbàgbé òṣì rẹ, ìwọ ó sì rántí rẹ̀ bí omi tí ó ti ṣàn kọjá lọ. Ọjọ́ ayé rẹ yóò sì mọ́lẹ̀ ju ọ̀sán gangan lọ. Bí òkùnkùn tilẹ̀ bù ọ́ mọ́lẹ̀ nísinsìnyí, ìwọ ó dàbí òwúrọ̀. Ó ń sọ wípé kò sí wàhálà tí o lè gbé dé ọ̀dọ̀ Ọlọ́run. O ṣe ń lé ọ ni, tàbí àjẹ́ ń lé ọ, tàbí àwọn ènìyàn inú ayé ni wọn kò jẹ́ kí o sùn lé òru, tàbí àwọn ẹ̀mí èṣù ni wọ́n ń rìn ọ mọ́lẹ̀, tàbí ìṣẹ́ ni ó ń ṣe ọ, àìríṣẹ́ ṣe ni, tàbí ó ń pawó sí ajádi àpò, tàbí orí búburú lórí wípé o ti dé bá ọ. Ohunkóhun tí ó wù kí ó jẹ́, ó ní bí òkùnkùn tilẹ̀ bù ọ́ mọ́lẹ̀ nísinsìnyí. Àwọn ẹlòmíràn, bí òkùnkùn bá bù wọ́n mọ́lẹ̀, bí ìṣẹ́ bá ń ṣẹ́ wọn, bí ayé bí ó bá ń lé wọn, bí ìyá bá ń jẹ wọn, wọ́n máa sá fún Ọlọ́run. Wọ́n máa sọ pé ẹni tí inú rẹ̀ dùn. Nígbà tí ó ń ronú pọ̀dà, kí òkùnkùn biribiri kí ó wà níbẹ̀ síbẹ̀. Ó ṣe é ṣe nígbà tí ó ń ronú pọ̀dà, kí ìṣẹ́ àti ìyá tí ó ń jẹ ọkọ ṣì wà níbẹ̀ síbẹ̀ síbẹ̀. Má wo èyí nì, dúró ti Olúwa. Kọ gbogbo ẹ̀ṣẹ̀ rẹ sílẹ̀, kí o sì jẹ́wọ́ àwọn ẹ̀ṣẹ̀ rẹ pátápátá láìfi ìkankan pamọ́. Kí o sì sọ pé kí ẹ̀jẹ̀ Jésù kí o wẹ gbogbo rẹ̀ kúrò pátápátá. Ó dájú wípé gẹ́gẹ́ bí ìlérí Ọlọ́run tí ó ti dúró, ó sọ wípé ìwọ gbàgbé òṣì rẹ. Mo sì mọ̀ wípé ọ̀rọ̀ Ọlọ́run kì í yẹ̀, ìlérí rẹ̀ kì í ṣàkí. Ó sì sọ fún wa wípé òṣì rẹ àti gbogbo ìyá rẹ yóò kọjá lọ. Ó ní bí òkùnkùn tilẹ̀ bù ọ́ mọ́lẹ̀ nísinsìnyí, ìwọ ó dàbí òwúrọ̀. Ìwọ ó wà láìléwu. Èyí ń sọ wípé àjẹ́ a máa rí ọ, a máa sá. Ẹni tó wà láìléwu nìyẹn. Òṣù a máa rí ọ, a máa sá. Ó ní wọn ó wá sí ọ̀dọ̀ rẹ ní ẹ̀ẹ̀kan ṣoṣo, wọn ó sá ní ìgbà méje.
oníkìkì ojú rẹ ni wọ́n fi máa wo èrè àwọn ènìyàn búburú nítorí kì yóò lè súnmọ́ ọ̀dọ̀ rẹ. Nígbà tí o bá mú kọ́kọ́rọ́ ilẹ̀kùn ìbùkún Ọlọ́run tí ó sì ṣí i, nígbà náà ni àwọn nǹkan wọ̀nyí yóò ṣẹlẹ̀. Ìwọ ò wà lé àìléwu nítorí pé ìrètí wà fún ọ. Má ṣe sọ̀rì tínú. Kò sí ohun tí ó dé bá ọ tí ó dé bá ẹnìkankan rí. Kò sí ohun tó dé bá ọ tí ó láti kárí sọ kí o sì máa sọkún tàbí kí o fẹ́ pokùnso rárá. Bí ó tiẹ̀ ti múlẹ̀ pẹ̀lú àwọn ẹgbẹ́ òkùnkùn tí wọ́n ti sọ fún ọ wípé òya òpin dé, ìgbà báyìí ni ó yẹ kí o kú. Ọlọ́run sọ fún ọ wípé bí o bá jẹ́ fi ọkàn rẹ sí ohun tí mo ń sọ fún ọ ní àṣálẹ̀ yìí, ó sọ pé ìrètí wà fún ọ. Bí àìsàn bá wà ní àgọ́ ara rẹ, bí iṣẹ́ bá ti bọ́ lé ọwọ́ rẹ, bí ó bá dàbí ẹni pé kò sí ọ̀rẹ́ kankan fún ọ rárá, bí ó bá dàbí ẹni pé ọ̀tá pọ̀ jù fún ọ ní ilé tàbí ilé òde, bí ó bá dàbí ẹni wípé gbogbo ohun tí ó ń ṣe ni kò ní àṣeyọrí, ni o kò ní ìyọrísí rere, ó sọ wípé bí o bá jẹ́ mú kọ́kọ́rọ́ tí a ń fún ọ ní àṣálẹ̀ yìí tí o ronú pọ̀dà, tí o sì ní kí ẹ̀jẹ̀ Jésù kí ó wẹ̀ ọ́ ní ìrètí wà. Àní ìwọ ó rin ilé rẹ wò, ìwọ ó sì sinmi lẹ àlàáfíà, ìwọ ó sì dùbúlẹ̀ pẹ̀lú, kì yóò sì sẹni tí yóò dẹrù bà ọ́. Àní ọ̀pọ̀ ènìyàn yóò máa wá ojú rere rẹ. Kí a parí ẹ̀kọ́ wa pẹ̀lú Chronicle 2, orí 7, ẹsẹ̀ 14. Bí àwọn ènìyàn mi tí a ń pe orúkọ mi mọ́ bá rẹ ara wọn sílẹ̀, bí o bá gbéraga, bí o bá fẹ̀, bí o bá sọ wípé èwo ni mo tún gbọ́ yìí, inú ìgbàgbọ́ ni a bí mi sí, mo sì ti máa ń lọ sí ilé ẹ̀sìn, ó pẹ́ tí mo ti ń ka Bíbélì, gbogbo èyí tí wọ́n tilẹ̀ ń sọ yìí pàápàá ni mo mọ̀ sórí. Ó ní bó o bá gbéraga bẹ́ẹ̀, bó o bá wá gẹ́gẹ́ bí aláìní, ẹni tí ò jẹ́ nǹkan, ẹni tí ò tó nǹkan, bí o bá wá gẹ́gẹ́ bí ẹni tí ó ń bẹ̀bẹ̀, bí o bá wá gẹ́gẹ́ bí ẹni tí ó ń tọrọ ohun kan lé ọwọ́ Ọlọ́run, ó sọ wípé bí ìwọ bá rẹ ara rẹ sílẹ̀, bí wọ́n bá rẹ ara wọn sílẹ̀, tí wọ́n bá sì gbàdúrà, ó jẹ́ mọ̀ wípé àwọn ẹlòmíràn wọn mọ ohun tí wọ́n ń pè ní àdúrà. Bí a bá ń gbàdúrà, ó ṣeéṣe kí wọ́n rí ẹni tí ó ń sọkún kíkorò nítorí ẹ̀ṣẹ̀ wọn, nítorí pé wọ́n mọ ibi tí wọ́n ti balẹ̀ jẹ́ dé. Àwọn ẹlòmíràn tí wọn kò mọ bí ẹ̀mí Ọlọ́run bí ó ṣe ń ran àwọn wọ̀nyí tí wọ́n ń gbàdúrà lọ́wọ́ láti gbàdúrà pẹ̀lú ìrònúpìwàdà, tí wọ́n ń kó ẹ̀ṣẹ̀ wọn sílẹ̀, ó ṣeéṣe kí àwọn ẹlòmíràn kí wọ́n máa gbàdúrà sókè, Ọlọ́run dáríjì mi, Ọlọ́run jẹ́ kí n rí ìbùkún rẹ̀, mi ò ní ṣe bẹ́ẹ̀ mọ̀, mi ò ní rìn ní ọ̀nà ẹ̀ṣẹ̀ mọ́, dáríjì mi wá gbẹ ọkàn mi là, fi ẹ̀jẹ̀ Jésù wé ọkàn mi. Ó ṣeéṣe àwọn èèyàn tí wọn ò mọ bí a ti gbàdúrà, wọn á la ojú wọn pé àṣejù leléyìí. A lè sọ jẹ́jẹ́ lọ́jà gbà tó fẹ́ ra nǹkan, o lè sọ jẹ́jẹ́ ni. Gbà tó lọ sí ilé báńkì, ilé ìfowópamọ́sí, mo fẹ́ gbowó tí àwọn èèyàn tí wọ́n rọ́ síwájú ẹ, tí wọ́n fẹ́ gbowó ṣáájú ẹ, tó rí wípé àwọn tó ń kó síwájú wọ́n á máa tilẹ̀kùn wọn mi bí láàrin kankan gba, o kí gbé, o sọ̀rọ̀, o ní kí wọ́n má gbàgbé ẹ. Gbà tí o rí àwọn èèyàn tí wọ́n ń pínṣẹ́, o kí gbé sọ̀rọ̀, o ní mo wà ń bí ẹjọ́ o, mi ò tí ì ríṣe o, o sọ bẹ́ẹ̀, o lọ sí fátìrì, o bẹ̀bẹ̀, wọ́n wá síwájú Ọlọ́run, o wá dákẹ́, o wá sọ pé bó bá fẹ́ bùkún mi, a rí mi bí náà. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló ń wà, Ọlọ́run mọ èyí tó wá ṣe, bóyá o wá wòran ni Ọlọ́run o mọ, èyí tó bá sọ lẹ́nu ẹ ni Ọlọ́run máa fi mọ̀ bóyá o wá wòran ni àbí o wá rí nǹkan kan gbà. Gbà tí àwọn yòókù
ti won o je eroworan ti won ki se pon wa woran gba ton ba ngbadura ti won ki gbe olorun sanu fun mi elese ni mi dariji mi bo mu kokoro ironu po adada ni mo fe sireku ibuku re gba ton ba so be bo ba dake o wa woran ni sugbon bi awon eniyan mi ti a pe oruko mi mo bi won ba re ara won sile ti won ba si gbadura ti won ba wa oju mi ti won ba yi pada kuro ninu ona buburu won ni igba na lemi o gbo lati orun wa emi o si dari ese won ji emi o si wo ile won san alaafia sumo to si re anu sumo to si re idariji sumo to si re ilera ati iwosan nipa je Jesu nipa agbara Olorun o sumo to si re gbogbo ibuku patapata lati orun tori pe nisisin bi a se nsoro yi Olorun setan lati sifere se orun lati da ibuku le wa lori o ku sowo re bi esu ti o fe alaafia re ti o fe ki o ni anfani ti o fe ki o ni oju rere bo ba tun sin o de ibi adura o je le pada o je ni ku o leyin mi satani mo fe gbadura mo fe ke pe Olorun bi esu ba pa enu e mo o je ya enu e bi esu ba ni ko ma je wo ese ba so pe alara mi mo ni o o je so pe rara o mo fe lo kokoro ironu po ada lati wo oju Olorun o ku sowo e o bo ba ri nkan gba owo e lo wa onu ku ada ni a fi si le kun orun rere eyi ni ibuku fi so kale ironu pe wada bi ese ba wa ninu lowo re tabi ninu okan re Olorun fe ki o ko sile kepe oluwa kepe oluwa pe ki o dariji o ma se awawe ore mi ma se awawe o so fun Olorun dariji mi yi okan mi pada so mi di rere fi eje Jesu Christ we mi

0: sí ilẹ̀kùn ìbùkún ọlọ́run pẹ̀lú ronúpìwọ̀dà. Jẹ́wọ́ gbogbo ẹ̀ṣẹ̀ pátápátá kí o sì kọ́ ọ sílẹ̀. Ẹ̀jẹ̀ Jésù Kristì yóò sì wẹ́ gbogbo ẹ̀ṣẹ̀ náà kúrò pátápátá. Orúkọ Jésù Kristì Olúwa wa. Ní orúkọ Jésù Kristì Olúwa wa. Ní orúkọ Jésù. Bí o bá mọ̀ wípé o ṣetán tọkàntọkàn pẹ̀lú ìpinnu láti kọ gbogbo ẹ̀ṣẹ̀ sílẹ̀ pátápátá àti láti gba ẹ̀jẹ̀ Jésù Kristì kí ó wọ inú ọkàn rẹ mọ́ láì dá ẹ̀ṣẹ̀ kankan sílẹ̀, na ọwọ́ rẹ sókò níbi tí o gbé wà. Tí ó bá jẹ́ wípé ní tòótọ́, láì sí ọkàn àgàbàgebè, láì sí ọkàn tí ó ń ṣiyèméjì, bí ó bá jẹ́ pé ní tòótọ́, tọkàntọkàn, tinútinú, ni o fi kọ gbogbo ẹ̀ṣẹ̀ sílẹ̀, tí o sì ń fẹ́ kí ẹ̀jẹ̀ Jésù Kristì, ọmọ Ọlọ́run, kí o wọ inú ọkàn rẹ mọ́, níbi tí o wà, mo ń fẹ́ kí o na ọwọ́ rẹ sí òkè. Èyí ni òfin sọ wípé ìsopọ̀ tí ó wà pẹ̀lú èmi àti ẹ̀ṣẹ̀, mo já a. Èyí tí ó wà pẹ̀lú èmi àti ayé, mo já a. Ìrẹ́pọ̀ tí ó wà láàrin èmi àti èṣù, mo bà á jẹ́. Mo sì fẹ́ kí ẹ̀jẹ̀ Jésù Kristì kí ó wọ inú ọkàn mi mọ́ láì ku ẹ̀ṣẹ̀ kan ṣoṣo. Mo fẹ́ kí ìgbésí ayé mi kí ó di ọ̀tun. Ìṣísẹ̀ yìí ni a ń pè ní ìgbàlà. Bí o ṣe na ọwọ́ rẹ sókè nì, gba Ọlọ́run gbọ́. Sọ fún Ọlọ́run wípé mo gbàgbọ́ pé o ti dáríjì mí. Mo sì gbàgbọ́ wípé láti òní lọ, èmi àti ẹ̀ṣẹ̀ a ò ní nǹkan kan láti ṣe. Mo gbàgbọ́ wípé ẹ̀jẹ̀ Jésù Kristì, ó wọ ẹ̀mí mọ́ pátápátá. Láti òní lọ mo sì ṣe ìpinnu láti bá Jésù rìn. Láti òní lọ mo ṣe ìpinnu láti má rìn ní ìmọ̀ àwọn ènìyàn búburú àti láti má ṣe dúró ní ọ̀dọ̀ àwọn ẹlẹ́gàn àti láti má ṣe jókòó ní ìjókòó àwọn ẹlẹ́ṣẹ̀. Mo ṣe ìpinnu, mo sì gbàgbọ́ wípé Ọlọ́run ti dáríjì mí. Ní orúkọ Jésù Kristì Olúwa wa. Bàbá, a dúpẹ́ lọ́wọ́ rẹ wípé àwa ni o ṣe ní olóríire láti rí kọ́kọ́rọ́ tí ṣílẹ̀kùn ibukun olorun a si dupe wipe esu to ma je ki ori eniyan ki o ko ire re o je ki a gbo si lenu o je ki o de wa ni igbekun o je ki o di wa loju o je ki o di wa ni eti a dupe wipe o fun ani anfani yi lati wa nihin loni lati mo wipe ibukun ire ati anu wipe o wa wipe kokoro re kokoro ilekun lati debe o si ti fi han wa pelu adupe lowo re gba pe ati yin wa ni oruko Jesu amen je baba ese ti le moni ese ti gba ibukun lowo eniyan bi o ti wu ki o kere to gbogbo awon ti awon eniyan won ti won ti je won ti won ti ko sile abebe pe gege bi leri re dariji won ni oruko Jesu
1: amen
0: iwo le eni ti o wi ti o se be iwo ni se ileri ti o ki ye ileri re wipe bi awon eniyan na ti an pe oruko mi mo bi won ba je re ara won sile ti won si gbadura ti won si wo oju mi ti won si ko ese won sile wipe o dariji awon eniyan won yi de won de enu ona ilekun ibukun re won bere fun idariji fun idalare fun iwenu mo ninu oje Jesu Christi a si gbagbo wipe gba ti won ti le se ipinu ti won si ko awon ese won sile ti won si bebe fun eje Jesu ti ata sile fun imukuru ese won lati we won mo a gbagbo pe o ti gbo ni oruko Jesu dariji
1: amen
0: shanu
1: amen
0: ko awon ese won lo patapata
1: amen
0: adupa o wipo o ti gbo adupa pe o ti se fun wa awa ti o fi igbala re da lola ni asale yi abe o wipe keni keni ninu wa ke ma tu se pada sinu ebi wa mo ni oruko Jesu agbara lati ma lo ati lati ma se dese mo agbagbo wipe ati gba ni asale ni oruko Jesu nisisin ya nbebe wipe enikeni ti o ti ni wahala ninu ile ti ko le sun ti o la alakala ti an da loro ti an se nise ti aye na ti esu ti n le ti aisan fi ti o fi ara re se ibugbe abe wipe pelu agbara re atoke wa da won sile ni oruko Jesu gbogbo enikeni ti o ni irora tàbí àìsàn ní àgọ ara rẹ nísinsìnyí a pàṣẹ pẹ̀lú agbára rẹ nípa ìná Kristi Jésù tí a fi mú wọn láradá ní orúkọ Jésù àwọn tí ọwọ́ oṣó tàbí àjẹ́ tàbí ọ̀tá tí ó ti wà lára wọn a fi ẹ̀jẹ̀ rẹ ẹ̀jẹ̀ Jésù Kristi tí ó máa ń pa iná ọ̀fà ẹni bí ni a fi sàmì sí oníkálukú wọn lára abẹ ọ wípé kí gbogbo àrùn àìsàn àti ọwọ oṣó àti àjẹ kí ó kúrò ní ara wọn ní orúkọ Jésù jẹ kí ìmọlẹ rẹ kí ó mọlẹ fún wọn àwọn tí òkùnkùn bò mọlẹ jẹ kí wọn kí ó rí òwúrọ ire àánú ọlọrun ní orúkọ Jésù àwọn tí ó jẹ pé títí dé ìsinsìnyí ewé wọn ó rẹ ọmọ ń kú mọ wọn lọwọ wọn sì ń pàdánù owó wọn abẹ ọ wípé àwọn àdánù wọnyí báwa dá wọn dúró ní orúkọ Jésù adupe pe o ti se adupe pe o ti gbo ti wa adupe pe lati asale yi lo ire ati anure ni o ma tele wa ibuku re si je ti wa lati asale yi lo igbala ti o si ti fi fun wa ti o wa ninu okan wa ti o ba kan wa jeri wipe igba ti a ti jewo ti a si ti ko ese sile ti a ti bebe fun eje jesu lati we wa mo lati wo wa nu kuro ninu ese wa a be o pe igbala yi ma se je ki o kuro le okan wa adupe pe o ti gbo ti wa adupe pe o ti dahun adura wa ni oruko jesu kristi oluwa wa.

0: ṣùgbọ́n Anna kò bí. Ọkùnrin yìí a máa ti ìlú rẹ̀ lọ lọ́dọọdún láti sìn àti láti ṣe ìrúbọ sí Olúwa àwọn ọmọ ogun ní Ṣílò. Ọmọ Eli méjèèjì, Ofni àti Finiasi, àlùfáà Olúwa sì wà níbẹ̀. Nígbà tí ó sì dé àkókò tí Elkana ṣe ìrúbọ, ó fi ìpín fún Pẹ̀nínà aya rẹ̀ àti fún gbogbo ọmọ rẹ̀ ọkùnrin àti fún àwọn ọmọ rẹ̀ obìnrin. Ṣùgbọ́n Anna ni òun fi ìpín ẹni méjì fún nítorí tí ó fẹ́ Anna, ṣùgbọ́n Olúwa ti ṣe é ní inú. Orogún rẹ̀ pẹ̀lú a sì máa tọ́ ọ gidigidi láti mú bínú nítorí tí Olúwa ti ṣe é ní inú. Bí òun yìí ti máa ṣe bẹ́ẹ̀ lọ́dọọdún nígbà tí Anna bá gòkè lọ sí ilé Olúwa, bẹ́ẹ̀ ni Pẹ̀nínà yìí máa bà á ní inú jẹ́, nítorí náà a máa sọkún kò sì jẹun. Nígbà náà ni Elkana ọkọ rẹ̀ sì sọ fún un pé, Anna, èṣe tí ìwọ ń sọkún, èṣe tí ìwọ kò sì jẹun, èsì ti ṣe tí inú rẹ̀ fi bàjẹ́, èmi kò àsàn fún ọ ju ọmọ mẹ́wàá lọ bí. Bẹ́ẹ̀ ni Anna sì dìde lẹ́yìn ìgbà tí wọ́n jẹ, tí wọ́n sì mú tán ní Ṣílò. Eli àlùfáà sì jókòó lórí àpótí ní ẹ̀bá òpó tẹ́ḿpìlì Olúwa. Òun sì wà nínú ìbìnújẹ́ ọkàn, ó sì ń bẹ Olúwa, ó sì sọkún gidigidi. Òun sì jẹ́jẹ́, ó sì wí pé, Olúwa àwọn ọmọ ogun, bí ìwọ ní tòótọ́ bá bojú wo ìpọ́njú ìránṣẹ́bìnrin rẹ, tí o sì rántí mi, tí ìwọ kò sì gbàgbé ìránṣẹ́bìnrin rẹ, ṣùgbọ́n bí ìwọ bá fi ọmọkùnrin kan fún ìránṣẹ́bìnrin rẹ, nígbà náà ni èmi ó fi fún Olúwa ní gbogbo ọjọ́ ayé rẹ, abẹ kì yóò sì kàn án lórí. Ó sì ṣe bí ó ti ń bẹ̀bẹ̀ síbẹ̀ níwájú Olúwa. Bẹ́ẹ̀ ni Eli kíyèsí ẹnu rẹ̀, ǹjẹ́ Anna, ó ń sọ̀rọ̀ ní ọkàn rẹ̀, kìkì ète rẹ̀ ni ó mì, ṣùgbọ́n a kò gbọ́ ohun rẹ̀. Nítorí náà ni Eli fi rò pé ó mu ọtí wáìnì yòó. Eli sì wí fún un pé, ìwọ ó ti mu ọtí wáìnì pẹ́ tó. Mu ọtí wáìnì rẹ kúrò lọ́dọ̀ rẹ. Anna sì dáhùn wí pé, bẹ́ẹ̀ kọ́ Olúwa mi, èmi ni obìnrin oníròbìnújẹ́ ọkàn, èmi kò mu ọtí wáìnì tàbí ọtí líle, ṣùgbọ́n ọkàn mi ni èmi ń tú jáde níwájú Olúwa. Má ṣe ka ìránṣẹ́bìnrin rẹ sí ọmọbìnrin Beliali, nítorí pé nínú ọ̀pọ̀lọpọ̀ èrò àti ìbìnújẹ́ inú mi ni mo ti ń sọ di sísìn yìí. Nígbà náà ni Eli dáhùn, ó sì wí pé, máa lọ ní àlàáfíà, kí Ọlọ́run Ísírẹ́lì kí ó fi ìdáhùn ìbéèrè tí ìwọ béèrè lọ́dọ̀ rẹ̀ fún ọ. Òun sì wí pé, kí ìránṣẹ́bìnrin rẹ kí ó rí oore ọ̀fẹ́ lójú rẹ. Bẹ́ẹ̀ ni obìnrin náà bá tirẹ̀ lọ, ó sì jẹun, kò sì fa ojúro mọ́. Wọ́n sì dìde ní kùtùkùtù òwúrọ̀, wọ́n wólẹ̀ sí níwájú Olúwa. Wọ́n padà wá sí ilé wọn sí Rama. Elkana sì mọ aya rẹ̀, Olúwa sì rántí rẹ̀. Nítorí náà, ó sì ṣe, nígbà tí ọjọ́ rẹ̀ pé lẹ́yìn ìgbà tí Anna lóyún, ó sì bí ọmọkùnrin kan, ó sì pe orúkọ rẹ̀ ní Samueli, pé nítorí tí mo béèrè rẹ̀ lọ́wọ́ Olúwa. Ọkùnrin náà, Elkana àti gbogbo àwọn ará ilé rẹ̀ gòkè lọ láti rúbọ ọdún sí Olúwa àti láti san ìlérí ìfẹ́ rẹ̀. Ṣùgbọ́n Anna kò gòkè lọ, nítorí tí ó wí fún ọkọ rẹ̀ pé ó di ìgbà tí mo bá gba ọmú lẹ́nu ọmọ náà, nígbà náà ni èmi ó mú un lọ kí òun kí ó lè fi ara hàn níwájú Olúwa, kí ó sì máa gbé ibẹ̀ títí láé. Elkana ọkọ rẹ̀ sì wí fún un pé, ṣe èyí tí ó tọ́ lé ojú rẹ, dúró títí ìwọ fi gba ọmú ní ẹnu rẹ̀, ṣùgbọ́n kí Olúwa kí ó ṣàmú ọ̀rọ̀ rẹ̀ ṣẹ. Bẹ́ẹ̀ ni obìnrin náà sì jókòó, ó sì fi ọmú fún ọmọ rẹ̀ títí ó fi gbà á lẹ́nu rẹ̀. Nígbà tí ó sì gba ọmú lé ẹnu rẹ̀, ó sì mú un gòkè lọ pẹ̀lú ara rẹ̀, pẹ̀lú ẹgbọrọ màlúù mẹ́ta àti ìyẹ̀fun éfà kan àti ìgò ọtí wáìnì kan, ó sì mú un wá sí ilé Olúwa ní Ṣílò. Ọmọ náà sì wà ní ọmọdé. Wọ́n pa ẹgbọrọ màlúù, wọ́n sì mú ọmọ náà tọ Eli wá. Anna sì wí pé, Olúwa mi, bí ọkàn rẹ ti wà láàyè, Olúwa mi, èmi ni obìnrin náà tí ó dúró ní ẹ̀bá ọ̀dọ̀ rẹ níyìn tí ń tọrọ lọ́dọ̀ Olúwa. Ọmọ yìí ni mo ń tọrọ, Olúwa sì fi ìdáhùn ìbéèrè tí mo béèrè lọ́dọ̀ rẹ̀ fún mi. Nítorí náà pẹ̀lú, èmi fi fún Olúwa ní gbogbo ọjọ́ ayé rẹ̀, nítorí tí mo ti béèrè rẹ̀ fún Olúwa, wọ́n sì wólẹ̀ sí Olúwa níbẹ̀.
1: DCLM Radio, your spiritual welfare is our concern.
0: Ìwé kìíní ti Samueli, orí ìkejì. Anna sì gbàdúrà pé, ọkàn mi yọ̀ sí Olúwa, ìwo mi ni a sì gbé sókè sí Olúwa, ẹnu mi sì gbòòrò lórí àwọn ọ̀tá mi nítorí tí èmi yọ̀ ní ìgbàlà rẹ. Kò sí ẹni tí ó mọ́ bí Olúwa, kò sí ẹlòmíràn ó yẹ̀ ní ìwọ, bẹ́ẹ̀ ni kò sí àpáta bí Ọlọ́run wa. Má ṣe halẹ̀, má ṣe jẹ́ kí ìgbéraga kí ó ti ẹnu yín jáde, nítorí pé Ọlọ́run Olùmọ̀ ni Olúwa. Láti ọ̀dọ̀ rẹ̀ wá ni a ti wọn ìwà. Ọrùn àwọn alágbára ti ṣẹ́, àwọn tí ó ṣe aláìlera ni a fi agbára dì ní àmúrè. Àwọn tí ó yó fún oúnjẹ ti fi ara wọn ṣe alágbàṣe. Àwọn tí ebi ń pa kò sì ṣe aláìní, tó bẹ́ẹ̀ tí àgán fi bí méje. Ẹni tí ó bímọ púpọ̀ sì di aláìlágbára. Olúwa pa, ó sì sọ di ààyè, ó mú sọ̀kalẹ̀ lọ sí ibojì, ó sì gbé sókè. Olúwa sọ di tálákà, ó sì sọ di ọlọ́rọ̀, ó rẹ̀ sílẹ̀, ó sì gbé sókè. Ó gbé tálákà sókè láti inú erùpẹ̀ wá,

ìrísílẹ̀ àlàáfíà ni fún ìwọ Ísírẹ́lì, ta ló dàbí rẹ̀? Ìwọ ènìyàn tí a ti ọwọ́ Olúwa gbàlà, jẹ́ kò wá yí ọ nísinsìnyí wípé ìgbàlà ṣe pàtàkì, ta ló dàbí ẹni tí a ti ọwọ́ Ọlọ́run gbàlà? Àṣà ìrànlọ́wọ́ rẹ àti ẹni tí ṣe ìdà ọláńlá rẹ, àwọn ọ̀tá rẹ yóò sì tẹríba fún ọ. Ìwọ ó sì máa tẹ ibi gíga wọn mọ́lẹ̀. Ẹni tí ó fi Ọlọ́run ṣe ààbò rẹ̀ àti apá rẹ̀, àwọn tí ni a kà níbẹ̀ yẹn. Nínú ìwé òwe ni a ti ń sọ fún wa ní orí ìkejìléníogún, ìwé òwe orí ìkejìléníogún ní ẹsẹ̀ ìkẹwàá ni ó ń sọ fún wa irú ààbò tí Ọlọ́run pèsè fún wa, ààbò tí ó dájú. Ìwé òwe orí ìkejìléníogún ẹsẹ̀ ìkẹwàá àti ẹsẹ̀ ìkọkànlá. Bí ẹni wípé ilé ìṣọ́ agbára ni orúkọ Olúwa. Ìwé òwe orí ìkejìdínlógún ni o. Ẹsẹ̀ ìkẹwàá, orúkọ Olúwa ilé ìṣọ́ agbára ni. Olódodo sá wọ inú rẹ̀, ó sì là. Orúkọ Olúwa, orúkọ Olúwa ilé ìṣọ́ agbára ni. Olódodo sá wọ inú rẹ̀, kì í ṣe ẹlẹ́ṣẹ̀ o, kì í ṣe ẹlẹ́gàn, kì í ṣe ẹni tí ò ní fi ọ̀rọ̀ Ọlọ́run ṣe, ṣùgbọ́n olódodo, ẹni tí ó ti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ̀, tí ó ti kọ̀ sílẹ̀, ẹni tí ó ti bẹ̀bẹ̀ fún àánú lọ́dọ̀ Olúwa, ẹni tí a ti fi ẹ̀jẹ̀ Jésù wẹ inú ọkàn rẹ̀ mọ́, ẹni tí a ti fi ẹ̀jẹ̀ Jésù rà padà, ẹni tí a ti gba ọkàn rẹ̀ là. Àwọn wọ̀nyí ni olódodo, orúkọ Olúwa ilé ìṣọ́ agbára ni. Olódodo sá wọ inú rẹ̀, ó sì là. Ọ̀rọ̀ Ọlọ́rọ̀ ni ìlú agbára rẹ̀, ó sì dàbí odi gíga lé ojú ara rẹ̀. Ẹni tí ó lé ọ̀rọ̀, a máa fi ọ̀rọ̀ rẹ̀ ṣe ibi gíga, ìlú agbára àti ìlú ààbò. Ẹni tí ó ní ohun ìní, a máa fi ohun ìní yí ara rẹ̀ ká bí ìlú agbára àti bí ààbò. Ṣùgbọ́n èké ni o, ní ojú ara rẹ̀ ni ó ti dàbí odi gíga. Ṣùgbọ́n ẹni tí ó bá ń fẹ́ bọ́ lọ́wọ́ àjàkálẹ̀ àrùn, lọ́wọ́ ikú òjijì, lọ́wọ́ ọfà tí ó ń fò káàkiri ní ọ̀sán gangan, lọ́wọ́ àjàkálẹ̀ àrùn tí ooru, àti lọ́wọ́ ohun tí ó ń lọ nínú ayé, oní sáwọ ibi gíga, ilé ìṣọ́ agbára ti Ọlọ́run. Orúkọ Olúwa lé Ọlọ́run sì fi fún wa láti jẹ́ ilé ìṣọ́ yìí. Bí o bá sáwọ inú rẹ̀, ó dájú wípé o là, a ó sì dá ọ ní ìdè, ẹ̀ṣọ́ Ọlọ́run yóò sì wà lé orí rẹ̀. Kí a tó lọ gbàdúrà ní àwo Málákì orí kẹta, Málákì orí kẹta ẹsẹ̀ ìkẹrìndínlógún. Málákì ni ìwé tí ó gbẹ̀yìn nínú Májẹ̀mú láéláé. Orí kẹta ẹsẹ̀ ìkẹrìndínlógún, nígbà náà lé àwọn tí ó bẹ̀rù Olúwa ń bá ara wọn sọ̀rọ̀ nígbàkúùgbà. Olúwa sì tẹ́tí sí, ó sì gbọ́, ó sì kọ ìwé ìrántí kan níwájú rẹ̀ fún àwọn tí ó bẹ̀rù Olúwa, tí wọ́n sì ń ṣe àṣàrò. Orúkọ rẹ̀ wọ́n ó sì jẹ́ tèmi ní ìní kan, lé Olúwa àwọn ọmọ ogun wí lé ọjọ́ náà, tí èmi ó dá, èmi ó sì dá wọn sí gẹ́gẹ́ bí ènìyàn ti máa dá ọmọ rẹ̀ sí tí ó ń sìn ín. Ọlọ́run sọ wípé ní ọjọ́ wàhálà, ní ọjọ́ ìdágìrì, òun ó dá ọ sí, òun ó ṣe ìtọ́jú rẹ, òun ó jẹ́ ààbò fún ọ. Bí ó bá jẹ́ wípé o fi ara rẹ sínú kíkọ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run, èyí tí a ń wá, tí a ń sọ fún wa wípé kí a wá kọ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run, kí a wá gbọ́ ti Olúwa, kí Ọlọ́run kí ó lè gbọ́ ti wa, kì í ṣe lásán. Bí o bá wá ní ọjọ́ àyá òní, tí a fi ẹ̀kọ́ Bíbélì ti Yorùbá sí, bí o bá ń wá, tí o ń gbọ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run, tí o sì mú ìgbésí ayé rẹ padà bọ̀ sípò gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run ó ń sọ wípé kì í ṣe lásán, wípé òun á ní ọ gẹ́gẹ́ bí ìní, òun á máa ṣẹ́ṣọ lórí rẹ, òun á sì jẹ́ ibi ààbò rẹ, kí Ọlọ́run kí ó sì tó lè jẹ́, kí ó tó lè jẹ́ ibi ààbò rẹ, gbogbo ààbò èké, gbogbo irọ́ tí a sá pamọ́ sábẹ́ rẹ̀.

pàtàkì wípé kí a kọ̀ wọ́n sílẹ̀ kí a sì sọ fún ọlọ́run wípé ọlọ́run ìwọ lè ààbò àti agbára mi ìwọ lè lọ́wọ́ lọ́wọ́ ìrànlọ́wọ́ ní ìgbà ìpọ́njú fún mi ó sọ pé nítorí náà ni èmi kì yóò bẹ̀rù bí a tilẹ̀ ṣí ayé ní ìdí kí a sì ṣí àwọn òkè ńlá nípò ẹ̀sìn inú òkun bí omi tilẹ̀ ń hó tí ó sì ń ru bí òkè tilẹ̀ mì nípa ọwọ́ bíbí rẹ̀ odò ńlá kan wà ṣíṣe èyí tí ó mú inú ìlú ọlọ́run dùn ìbí mímọ́ ọ̀gá ògo ọlọ́run bẹ̀lẹ̀ àárín rẹ̀ a kì yóò ṣí nídìí ọlọ́run yóò ràn án lọ́wọ́ ní kùtùkùtù òwúrọ̀ olúwa àwọn ọmọ ogun wà pẹ̀lú wa ọlọ́run jákọ́bù lè ààbò wa àti jẹ́ kí o di ìmọ̀ fún ọ ní àṣálẹ̀ yìí ibi ààbò tí ó tọ́ ibi ààbò tí ó dájú ibi ààbò tí kì í jáni tílẹ̀ ní ọjọ́ ìpọ́njú ó wá kù sí ọ lọ́wọ́ láti gbàdúrà láti wá ojú olúwa bí o bá mọ̀ wípé ẹ̀ṣẹ́ ṣì wà nínú àgọ́ rẹ ẹ̀ṣẹ́ wà ní ìgbésí ayé rẹ kí o sọ fún ọlọ́run kí ibi ààbò tí ọlọ́run ti pèsè sílẹ̀ kí ó lè jẹ́ tìrẹ gbogbo ààbò èké gbogbo irọ́ tí a sá pamọ́ sí abẹ́ rẹ̀ kí a jẹ́ ọfin ọlọ́run kí a kọ̀ ọ́ sílẹ̀ òrùka ọwọ́ ni ìgbàdí ti ìdí ni òǹdè ni tàbí ẹ̀gbà tí a so mọ́rùn tàbí èyí tí a rì mọ́lẹ̀ ní ilé wa tàbí èyí tí a sọ̀rọ̀ sí ojú fèrèsé tàbí sí ẹnu ọ̀nà kí a já wọn kúrò kí a sì sọ fún ọlọ́run wípé lónìí ó ń gba jésù gẹ́gẹ́ bí olùgbàlà rẹ ó kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀ jésù sì jẹ́ ẹni tí ó ra ọ padà kúrò lọ́wọ́ ẹ̀ṣẹ̀ kúrò lọ́wọ́ èṣù kúrò lọ́wọ́ ẹni bíìnì bí o bá sọ fún ọlọ́run ó dájú wípé yóò gbọ́ tìrẹ ké pé nígbà tí ó wà nítòsí nísinsìnyí kí ó lè gbọ́ tìrẹ kí ó lè gbọ́ àdúrà rẹ bí wàhálà bá wà fún ọ sọ fún jésù bí o bá ti ń fi ààbò èké ṣe ìsádi rẹ jẹ́wọ́ nǹkan wọ̀nyí fún ọlọ́run kí o sì kọ́ ọ sílẹ̀ bí o bá sì ti ń ta ara rẹ jẹ wípé sáàmù ni ibi ìsásí tirẹ tàbí àgbélébu tí o sọ̀rọ̀ mọ ilé tàbí omi ìgò tí a yà sí mímọ́ lórò wípé yóò jẹ́ ibi ààbò fún ọ tàbí ilé tí a kọ́ sí àgbàlá ibì kan ni ó rò pé yóò jẹ́ ibi ààbò fún ọ àti jẹ́ kí ó di ìmọ̀ fún ọ lónìí èyí tí ó jẹ́ ibi ààbò tòótọ́ orúkọ olúwa ilé ìṣọ́ agbára ni bí olódodo bá sá wọnú ẹ̀ ààbò dájú ẹ̀jẹ̀ rẹ̀ ni a ti ta sílẹ̀ fún ìmúkúrò ẹ̀ṣẹ̀ wa lọ́fẹ̀ẹ́ ni a ń gba ìgbàlà lọ́wọ́ rẹ̀ képe kí ó lè gbà ọ́ kí ó lè tún ìgbésí ayé rẹ ṣe wá sọ́dọ̀ jésù lónìí bí o bá jẹ́wọ́ tí o sì kọ ẹ̀ṣẹ̀ rẹ sílẹ̀ àánú ọlọ́run àti ìdáríjì láti ọ̀dọ̀ rẹ̀ yóò jẹ́ tirẹ képe olúwa yóò sì gbà ọ́ jẹ́ kí a ṣako kí ó padà wálé bí o bá ti mọ ọlọ́run tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ṣùgbọ́n o tún ti padà sínú ayé àti sínú ẹ̀ṣẹ̀
padà wá sí ilé. Adúpẹ́ fún iṣẹ́ ìgbàlà tí Jésù wá láti ṣe fún wa. Adúpẹ́ fún ìyà tí ó jẹ nítorí tiwa. Adúpẹ́ fún ẹ̀jẹ̀ tí ó ta sílẹ̀ nítorí tiwa. A sì dúpẹ́ fún ọ̀rọ̀ Ọlọ́run tí ó fi fún wa. Àti fún àwọn ènìyàn tí ó ti pèsè sílẹ̀ láti máa fi ọ̀rọ̀ yìí yé wa. Bàbá, ọmọ, àti ẹ̀mí, gba ọpẹ́ àti ìyìn wa. Ọ̀pọ̀lọpọ̀ ló wà ní ìlú yìí àti ní orílẹ̀-èdè yìí tí wọn kò ní àǹfààní láti gbọ́ ohun tí ó ń jẹ́ kí a gbọ́. Nítorí ó sọ fún wa pé ìbùkún ni ó fún ojú wa fún ohun tí a ń rí. Ìbùkún ni fún etí wa fún ohun tí a ń gbọ́. Bàbá, nítorí oore tó ṣe wá yìí, a dúpẹ́ lọ́wọ́ rẹ̀ gba ọpẹ́ àti ìyìn wa. Ṣùgbọ́n bẹ́ẹ̀ ọ́, bí a ti ṣe olórí ire tó, tí ó sì ti fún wa ní àǹfààní ìtò láti gbọ́ ọ̀rọ̀ ìyìn rere. Ọ̀rọ̀ tí ó ń gba ẹ̀ṣẹ̀ lọ́wọ́ ẹlẹ́ṣẹ̀, tí ó sì ń gba ìpọ́njú lọ́wọ́ ẹni tí ń jìyà. Ọ̀rọ̀ tí ó ń fi ààbò fún ẹni tí kò ní ààbò. Tí ó ń dá sílẹ̀, tí ó sì ń tú sílẹ̀, tí ó ń rá ní padà. A bẹ̀ ọ́ wípé gẹ́gẹ́ bí o ti fi ọ̀rọ̀ yìí fún wa lọ́fẹ̀ẹ́, pé ohunkóhun kò ní gbà lọ́wọ́ wa ní orúkọ Jésù. A bẹ̀ ọ́ wípé nígbà kankan nígbèsè ayé wa, a ò ní fi ààyè sílẹ̀ fún ọ̀rẹ́ tàbí fún ẹbí tàbí fún àwọn ẹlẹ̀sìn ní ìgboro láti gba àǹfààní yìí lọ́wọ́ wa ní orúkọ Jésù. A dúpẹ́ fún nǹkan tí o kọ́ wa ní àṣálẹ́ yìí. O ti jẹ́ kí ó di mímọ̀ fún wa wípé ikú lè rí ẹ̀ṣẹ̀. O sì ti jẹ́ kí ó di mímọ̀ fún wa pé ọkàn kọ̀ọ̀kan tí ó bá ṣẹ̀ yóò kú. Àti wípé àwọn ojo, àwọn ẹni ríra, àwọn oṣó, àwọn tí ó wà ní ẹgbẹ́ ìmùlẹ̀ tàbí ẹgbẹ́ òkùnkùn tàbí àwọn emèrè, àwọn ẹni ìkà àti àwọn ẹlẹ́ṣẹ̀ tí wọ́n kọ̀ láti kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, ó sọ fún wa wípé inú iná ọ̀run àpáàdì ni ìgbẹ̀yìn wọn. A ò sì fẹ́ kí èyí kí ó jẹ́ tiwa. Yà ń bẹ̀ wípé fún iye ọkàn kọ̀ọ̀kan tí ó bá ti kó ẹ̀ṣẹ̀ rẹ̀ sílẹ̀ tí ó sì ti jẹ́wọ́ fún ọ tọkàntọkàn, pẹ̀lú ìpinnu láti má padà sínú àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí mọ́, tí ó sì ń bẹ̀bẹ̀ fún ìwẹ̀ ìnùmọ́ àti ìgbàlà nípa iṣẹ́ ìràpadà Jésù Kristì. A bẹ̀ wípé ìdánilójú ìgbàlà tí ó máa ń fi fún àwọn tí ó bá ké pè ọ́ fi fún ọ ní orúkọ Jésù. A sì bẹ̀ wípé ìgbésí ayé ọ̀tún, ìrìn ọ̀tún, ọ̀rọ̀ ọ̀tún, ìwà ọ̀tún fi ṣe gbogbo àwọn ènìyàn wọ̀nyí lọ́ṣọ̀ọ́ ní orúkọ Jésù. Èyí tí a ti gbọ́ ní àṣálẹ́ yìí nípa ààbò tí ó dájú, jẹ́ kí ó jẹ́ ti ẹnì kọ̀ọ̀kan wa. Apá ayérayé tí ó sọ fún wa wípé yóò wà ní abẹ́ wa, àti ọwọ́ agbára rẹ tí ó ṣí dìbò wá, jẹ́ kí ó jẹ́ tiwa ní orúkọ Jésù. Ó sáà ti sọ fún wa wípé kìkì ojú wa lẹ ó fi máa rí èrè àwọn ènìyàn búburú, wípé àrùn kárùn kí ó súnmọ́ àgọ́ wa, nítorí wípé a ti fi Ọlọ́run ayérayé yìí àti Ọlọ́run alágbára, Ọlọ́run Jákọ́bù ṣe bí abo wa. A bẹ̀ ọ́ wípé àwọn ìlérí wọ̀nyí yóò jẹ́ tiwa. Ààbò tí ó wà nínú àwọn ìlérí wọ̀nyí yóò jẹ́ tiwa. Ibi tí ìjìyà bá ti wà tẹ́lẹ̀tẹ́lẹ̀, ibi tí ìṣẹ́níṣẹ́ ti wà tẹ́lẹ̀tẹ́lẹ̀, ibi tí ọwọ́ ayé ti wà tẹ́lẹ̀tẹ́lẹ̀, ibi tí ọ̀tánì tí ó ti ń jẹlẹ̀run tí ó sì ń parun tí ó ti wà tẹ́lẹ̀tẹ́lẹ̀, bàbá mú òpin wá sí nǹkan wọ̀nyí ní orúkọ Jésù. Tú àwọn òǹdè sílẹ̀, mú àwọn aláìsàn láada. A sì bẹ̀ ọ́ wípé àwọn tí ó ti yàgàn fọwọ́ tọ wọn, kí o sì gbọ́ ti wọn, kí o sì mú ẹ̀dùn ọkàn ẹnì kọ̀ọ̀kan wá, kí o mú wọn sí iwájú ìtẹ́ rẹ, kí o sì ṣe gbogbo wa lóore. A dúpẹ́ pé o ti gbọ́. Nítorí
agbadura ni oruko Jesu Kristi Oluwa wa.

Ǹjẹ́ a jẹ́ ti Ọlọ́run? Ǹjẹ́ a ti ronúpìwàdà? Ǹjẹ́ ẹ̀mí Ọlọ́run ṣàkóso ìgbésí ayé wa?

0: Ẹjẹ́ kí a gbàdúrà.
1: Ọlọ́run aláàánú, a dúpẹ́ fún ìpè tó ní ìbùkún tẹ́ ń pè wá wípé kí a wá sọ́dọ̀ Jésù, kí a gbàgbọ́, kí a ba lè wo Jésù, kí a sì ní ìyè. A ń bẹ̀ yín wípé lónìí ẹ ó fún ẹnì kọ̀ọ̀kan wa ní oore ọ̀fẹ́ láti wo Jésù, kí a sì ní ìyè àti ìgbàlà lórúkọ Jésù. A bẹ̀ yín wípé ẹnì kọ̀ọ̀kan wa tí ó wá sí yín lónìí a ó rí ìbùkún yín gbà. A ò ní wá kí a padà lọ sí ilé ọwọ́ òfo. Ẹ bá wa sọ̀rọ̀, ẹ jẹ́ kí a gbọ́, kí a sì gbà, kí a sì jogún ìbùkún àwọn ọmọ Ọlọ́run. A dúpẹ́ wípé ẹ ti gbọ́ lórúkọ Jésù Kristì Olúwa wa. Nínú Jòhánù orí kẹta ni a ti ń wo ẹsẹ̀ ìkẹrìndínlógún. Jòhánù orí kẹta ẹsẹ̀ ìkẹrìndínlógún. Ó ní nítorí Ọlọ́run fi aráyé tó bẹ́ẹ̀ gẹ́, tí ó fi ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo fúnni, kí ẹnikẹ́ni tí ó bá gbà á gbọ́ má bá ṣègbé, ṣùgbọ́n kí ó lè ní ìyè àìnípẹ̀kun. Lónìí ohun tí a ń sọ̀rọ̀ lé lórí ni ìfẹ́ aláìlẹ́gbẹ́ tó fún wa ní ìyè àìnípẹ̀kun. Ìfẹ́ aláìlẹ́gbẹ́ tó fún wa ní ìyè àìnípẹ̀kun. Níhìn-ín ni a ti rí ìfẹ́ Ọlọ́run. Ìfẹ́ tí a ń sọ fún wa wípé Ọlọ́run fẹ́ wa tó bẹ́ẹ̀ gẹ́, tí ó fi fún wa ní ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo, kí ó kó fún wa lórí igi àgbélébò, kí ó ta ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀, kí a ba lè ní ìdáríjì, kí a lè ní ìgbàlà àti ìyè àìnípẹ̀kun. Ó ní kí ẹnikẹ́ni tí ó bá gbàgbọ́, kí ó má ba ṣègbé, ṣùgbọ́n kí ó ní ìyè tí kò nípẹ̀kun. Kí a wo ọ̀rọ̀ yìí dáradára wípé ó ní ẹnikẹ́ni tí ó bá gbàgbọ́, kí ó ba lè ní ìyè. Èyí ń sọ fún wa wípé lóòótọ́ ni Jésù kó fún ẹnì kọ̀ọ̀kan wa. Lóòótọ́ ni Ọlọ́run ti fi ìfẹ́ rẹ̀ hàn sí wa. Ṣùgbọ́n ó dúró lórí wípé bí a bá gbàgbọ́, ni àǹfààní iyebíye yìí ni ó lè jẹ́ ti ẹnì kọ̀ọ̀kan wa. Ìfẹ́ Ọlọ́run nípasẹ̀ Jésù Kristì ni ohun tó ṣe iyebíye jù fún ẹnì kọ̀ọ̀kan wa nínú ayé yìí. Nípa ìfẹ́ yìí ni ìgbàlà fi ń jẹ́ tiwa. Nípa ìfẹ́ yìí ni a fi ní ìyè àìnípẹ̀kun. Ìfẹ́ yìí náà ló ń pèsè ibùgbé ayérayé fún ẹnì kọ̀ọ̀kan wa Lọ́run. Ọlọ́run fẹ́ràn wa púpọ̀, ṣùgbọ́n kí àǹfààní yìí èyí tí a ń sọ nípa ìfẹ́ kí ó tó lè jẹ́ tiwa, a ní láti ronú pọ̀dà, kí a gba Jésù gbọ́, kí a sì fún ìfẹ́ náà láyè nínú wa. Bí a bá kọ ìfẹ́ náà, a ó pàdánù ìyè àti ìbùkún ayérayé. Nínú Rómù orí karùn-ún ni a ti ń ka ẹsẹ̀ ìkẹjọ àti ẹsẹ̀ ìkọkànlélógún. Rómù orí karùn-ún ẹsẹ̀ ìkẹjọ. Ó ń tẹnu mọ́ fún wa wípé Ọlọ́run fẹ́ wa. Nípa ìfẹ́ yìí ni a fi ní ìdáríjì àti ìgbàlà. Ó ní ṣùgbọ́n Ọlọ́run fi ìfẹ́ òun pàápàá sí wa hàn ní èyí pé nígbà tí àwa jẹ́ ẹlẹ́ṣẹ̀, Kristì kú fún wa. Ó sọ fún wa wípé nígbà tí a jẹ́ ẹlẹ́ṣẹ̀, nígbà tí ó dàbí ẹni wípé a kò lè ran ara wa lọ́wọ́, tí iṣẹ́ ọwọ́ wa tí kò jẹ́ ìtẹ́wọ́gbà níwájú Olúwa, ni Ọlọ́run fún ara rẹ̀ ni ó la ọ̀nà ìgbàlà fún ẹnì kọ̀ọ̀kan wa wípé bí a bá sáà ti lè gbàgbọ́, ìgbàlà ìyè ayérayé ìyè ànípẹ̀kan yóò jẹ́ tiwa. Nínú ẹsẹ̀ ìkọkànlélógún pé gẹ́gẹ́ bí ẹ̀ṣẹ̀ ti jọba nípa ikú, bẹ́ẹ̀ ni kí oore ọ̀fẹ́ sì lè jọba nípa òdodo títí ìyè ànípẹ̀kan nípasẹ̀ Jésù Kristì Olúwa wa. Ó yé gbogbo àwa tí a ń ka Bíbélì, tí a sì gba ọ̀rọ̀ Ọlọ́run gbọ́, wípé ìyè yóò jẹ́ tiwa bí a bá gbàgbọ́, àti wípé ìfẹ́ yìí a fi fẹ́ ẹnì kọ̀ọ̀kan wa wípé

kí ẹ sì gbọ́, ẹ tẹ́tí sílẹ̀ ẹ̀yin ènìyàn, jẹ́ kí ayé kí ó gbọ́, kí ọ rántí nígbà tí ẹ̀mí Ọlọ́run tí ó pe Barnaba àti Paul tí ó sọ wípé òun ní iṣẹ́ láti rán wọn. Iṣẹ́ wo ló rán wọn? Ó rán wọn sí, ó rán wọn ní iṣẹ́ sí àwọn orílẹ̀-èdè. Ohun tí ó sì ń sọ náà ni wípé kí wọn kí ó súnmọ́ tòsí àwọn tí ó jìnà réré. Èyí ni a fi rí wípé Paul ń sọ wípé àwọn wọ̀nyí ń sin Ọlọ́run àjèjì. Ó ní ṣùgbọ́n Ọlọ́run tí ẹ̀yìn ń sìn láìmọ̀. Ó ní òun ni mo mú tọ̀ yín wá. Ó ní kí wọn kí ó fetí sílẹ̀, tẹ́tí sílẹ̀, ẹ̀yin ènìyàn, jẹ́ kí ayé gbọ́. Jẹ́ nígbà tí Jésù tí ó farahàn Jòhánù ní erékùṣù Patmo, kí ló ń sọ fún un? Ó ní iṣẹ́ tí òun ní láti rán sí àwọn ìjọ. Kì í ṣe bẹ́ẹ̀ nìkan, ó ní ẹni tí ó bá ní etí láti gbọ́, jẹ́ kí ó gbọ́. Kì í ṣe bẹ́ẹ̀ nìkan, bí ó ti ránṣẹ́ sí àwọn ìjọ wọ̀nyí, bẹ́ẹ̀ ni ó wá ń sọ àwọn ìṣẹ̀lẹ̀, àwọn àjálù tí ó dé bá ayé lẹ́yìn tí a bá ti gbé gba àwọn àyànfẹ́ sókè. Ohun tí ó ń sọ náà ni wípé kí wọn kí ó súnmọ́ tòsí ẹ̀yìn orílẹ̀-èdè láti gbọ́, tẹ́tí sílẹ̀ ẹ̀yìn ènìyàn, kí ẹ sì jẹ́ kí ayé kí ó gbọ́. Iṣẹ́ ìránṣẹ́ yìí kan náà ni Ọlọ́run gbélé ọ lọ́wọ́. Iṣẹ́ ìránṣẹ́ yìí kan náà ni Ọlọ́run gbélé mi lọ́wọ́. Bí àwa pàápàá, bí a kò bá yàtọ̀ sí àwọn ìránṣẹ́ Ọlọ́run nínú májẹ̀mú láéláé, àwọn ìránṣẹ́ Ọlọ́run nínú májẹ̀mú tuntun, bí ó bá jẹ́ pé à ń sin Ọlọ́run kan náà, bí ó bá jẹ́ pé a jókòó ti òtítọ́ kan náà, bí ó bá jẹ́ wípé à ń pèsè sílẹ̀, a múra sílẹ̀ láti lọ sí ọ̀run rere kan náà, bí ó bá jẹ́ wípé èrè kan náà ni a fẹ́ jogún láti ọ̀dọ̀ Ọlọ́run. Iṣẹ́ tí a gbélé wọn lọ́wọ́, èyí ni náà la gbélé wa lọ́wọ́. Iṣẹ́ tí a sì gbélé wa lọ́wọ́ ni wípé kí a pe àwọn tí ó jìnà rere, àwọn tí ó dàbí ẹni wípé wọn kò mọ Ọlọ́run, láti sọ fún wọn wípé kí wọn kí ó súnmọ́ tòsí, láti pe àwọn aládùúgbò wa, àwọn ẹni tí ń bá wa gbélé, àwọn alájọṣiṣẹ́pọ̀ wa, àwọn ènìyàn tí a bá pàdé níbi gbogbo, kí a sọ fún wọn wípé kí wọn kí ó súnmọ́ tòsí láti gbọ́, kí wọn kí ó fetí sílẹ̀, kí wọn kí ó sì jẹ́ kí gbogbo àwọn tí ó wà ní àrọ́wọ́tó, àwọn tí ó wà ní agbègbè, kí wọn kí ó sì gbọ́ pẹ̀lú. Ìjọ jẹ́ aṣojú fún Kristi lónìí. Ojúṣe ìjọ ni láti jẹ́ kí ayé kí ó gbọ́ ohùn Ọlọ́run. Ọ̀pọ̀lọpọ̀ ohùn là ń gbọ́ lónìí. Àwọn ẹlòmíràn tí wọ́n ń sọ nípa òrìṣà, àwọn mìíràn tí wọ́n ń sọ nípa èṣù, àwọn mìíràn tí wọ́n ń sọ nípa ti owó, àwọn mìíràn tí wọ́n ń sọ nípa ti okoòwò, àwọn mìíràn tí wọ́n ń sọ nípa ti ìgbéyàwó àbí ìlọ́kọ, àwọn ẹlòmíràn tí wọ́n ń sọ nípa àwọn ohun ti ayé yìí, ṣùgbọ́n àwa ń sọ nípa ti Kristi, nítorí wípé èyí ni iṣẹ́ tí Ọlọ́run gbélé ìwọ àti èmi lọ́wọ́. Ó yẹ kí a mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ ni àwọn tí ó wà nínú ayé tí wọ́n jẹ́ aláìlóye ìbí Kristi. Bí ó tilẹ̀ jẹ́ pé ọ̀gọ̀rọ̀ lè máa yọ ṣe àjọyọ̀, kí wọn kí ó máa ṣe àsè, kí wọn kí ó sì máa ra àwọn oríṣiríṣi nǹkan ní àkókò Kérésìmesì yìí, ṣùgbọ́n wọn kò mọ ìdí tí a fi bí Jésù. Wọ́n jẹ́ aláìlóye iṣẹ́ Kristi lé ayé. Wọ́n jẹ́ aláìlóye ọ̀rọ̀ tí Kristi sọ. Wọ́n jẹ́ aláìlóye àwọn ẹ̀kọ́ Kristi. Wọ́n sì jẹ́ aláìlóye ìgbàlà ńlá tí Kristi tí ó mú wá sí ayé. Èyí ni ó fi jẹ́ wípé ní oṣù kejìlá ọdún, ní ìgbà gbogbo, ni a máa ń ṣe ìpàgọ́. Èrèdí ìpàgọ́ yìí ni wípé láti jẹ́ kí ayé gbọ́, láti jẹ́ kí àwọn ènìyàn mọ̀ kí ni ìdí tí Jésù tí ó fi wá sí ayé. Ní oṣù kejìlá ọdún tí a wà yìí, níbi ọjọ́ 18 sí láti ọjọ́ 21 oṣù títí di ọjọ́ 24 oṣù kejìlá ọdún yìí, a ó ní ìpàgọ́. Èrèdí yìí ni wípé kí àwọn ènìyàn kí ó lè mọ̀, gẹ́gẹ́ bí a ti kà á nínú ìwé Ẹ́sáyà, wípé a bí Jésù olùgbàlà fún wa. Jẹ́ kí a wo ẹ̀kọ́ yìí ní ìkùrí mẹ́ta. Ìkíní, ète ìpàgọ́ náà. Kí ni ìdí tí a fẹ́ fi ṣe ìpàgọ́ yìí? A ó wò ó láti inú ọ̀rọ̀ Ọlọ́run. Ìkejì, ìpolongo ìpàgọ́ náà. Nítorí Ọlọ́run fẹ́ kí ìwọ kí ó ní ipá tàbí ní ìpín nínú ìpolongo ìpàgọ́ náà. Èyí ni láti sọ fún àwọn ènìyàn, láti jẹ́ kí wọn kí ó mọ̀ ìgbàlà tí Ọlọ́run mú wá fún ara ayé. Ìkẹ́

0: kíkún níbi ìpàgọ́ náà. Ohun tí a sọ dáradára o, mo ní kíkópa ní kíkún níbi ìpàgọ́ náà. Àwọn ẹlòmíràn tí wọn kò mọ ohun tí Ọlọ́run pèsè fún wọn, bí ìpàgọ́ bá dé, ó ṣeéṣe kí wọ́n kópa nínú rẹ̀ díẹ̀. Wọ́n lè lọ ní ọjọ́ kíní, wọ́n lè lọ ní ọjọ́ kejì, tàbí wọ́n lè lọ ní ọjọ́ méjì nínú ọjọ́ mẹ́rin, ọjọ́ márùn-ún tàbí ọjọ́ mẹ́fà. Ṣùgbọ́n à ń sọ nípa kíkópa ní kíkún níbi ìpàgọ́ náà. Jẹ́ kí a wò ó láti ìkíní. Ète ìpàgọ́ náà, kí ni ìdí tí ìpàgọ́ yìí tí ó fi wáyé? Ṣé èyí jẹ́ àdámọ̀ inú ìjọ Bípàlàì? Ṣé èyí jẹ́ ohun tí a kàn máa ń ṣe láti fi òfin de ara wa, láti má rìn lọ sókè sódò ní àsìkò Kérésìmesì? Ṣé a kàn gbé èyí lé wa lórí láti má bàa jẹ́ kí a ṣe bí a ti fẹ́ àti bí ó ti wùn wá ní àkókò Kérésìmesì? Rárá, kì í ṣe bẹ́ẹ̀. Nínú ìjọ wa níhìn-ín, a máa ń wo ọ̀rọ̀ Ọlọ́run ní fínífíní. A kì í fẹ́ ré ọ̀rọ̀ Ọlọ́run kọjá. A máa ń fẹ́ mọ kí ni inú Ọlọ́run. A máa ń fẹ́ mọ kí ni àṣẹ Ọlọ́run fún wa. Gbà tí a sì wo inú Bíbélì, jẹ́ kí a jọ wò ó papọ̀. Èyí ni ó yé wa nínú ohun tí a mọ̀ wípé Ọlọ́run gbélé wa lọ́wọ́ láti ṣe àti láti ní ìpín nínú rẹ̀. Nínú Matthew orí kẹrin, ẹsẹ̀ ìkẹẹ̀dógún àti ìkẹrìndínlógún, ilẹ̀ Sabuloni àti ilẹ̀ Neftalimu, lí ọ̀nà òkun, lí òkè Jọ́dánì, Galili, àwọn kèfèrí. Àwọn ènìyàn tí ó jókòó lé òkùnkùn rí ìmọ́lẹ̀ ńlá, àti àwọn tí ó jókòó ní ibi ikú àti lábẹ́ òjìji rẹ̀ ni ìmọ́lẹ̀ là fún. Níhìn-ín ni a ti kà á nípa Jésù Kristì, ìmọ́lẹ̀ ayé, ẹni tí ó wá láti tan ìmọ́lẹ̀ fún àwọn kèfèrí. Ṣùgbọ́n àwọn kèfèrí tí a ń sọ nípa rẹ̀, wọn kò mọ nípa Kristì. A rí àpẹẹrẹ yìí ní gẹ́rẹ́ tí a bí Jésù Kristì, ní àwọn tí a pè ní amòye. Àwọn tí a pè ní amòye wọ̀nyí, wọn kì í ṣe ènìyàn Ọlọ́run. Wọn kì í ṣe àwọn tí ó ti ń sin Ọlọ́run ní tòótọ́. Wọn kì í ṣe àwọn tí ó ti mọ̀ nípa Kristì, nípa Mẹ̀sáyà tí ń bọ̀. Ṣùgbọ́n wọ́n jẹ́ àwọn tí wọ́n ní ògbé ọkàn. Lákọ̀ọ́kọ́, wọ́n ní ìpòrúru ọkàn. Wọ́n ń sin ohun tí wọn kò mọ̀ àti ẹni tí wọn kò mọ̀. Ó sì ti jẹ́ àdúrà wọn. Àyè ò sí fún mi láti máa sọ fún ọ. Àwọn ẹlòmíràn tí yóò jẹ́ wípé kí wọ́n tó mọ Ọlọ́run, kí wọ́n tó mọ Kristì, ni wọ́n ti ń gbàdúrà wípé Ọlọ́run fọ̀nà hàn mí. Mo lè sọ fún ọ, àwọn ẹlòmíràn tí wọ́n ń gbàdúrà lórí awọ, tó jẹ́ wípé bí ó tilẹ̀ jẹ́ pé wọ́n ń gbàdúrà lórí awọ, níbi tí wọ́n jókòó sí, wọ́n máa ń sọ fún Ọlọ́run wípé Ọlọ́run, bí èyí tí mo ń tẹ̀lé yìí bí kì í bá ṣọ̀nà, fọ̀nà hàn mí, fìmọ́lẹ̀ hàn mí. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ lè mọ̀ pẹ̀lú àwọn amòye wọ̀nyí tí wọ́n wá láti ìlà oòrùn sí Jerusalem. Bí wọ́n ti wá, bẹ́ẹ̀ ni wọ́n ń bèrè wípé níbo ni a ti bí ọba àwọn Júù. Èyí jẹ́ àpẹẹrẹ wípé àwọn kèfèrí, àwọn tí kò lọ́lọ́run, ìmọ́lẹ̀ ńlá ó tàn fún wọn. Ṣùgbọ́n wọn kò mọ ibi tí wọ́n ti lè jẹ́ àǹfààní ìmọ́lẹ̀ ńlá yìí. Èyí ni wọ́n fi wá bèrè ní Jerusalemu. Ọ̀pọ̀lọpọ̀ ló wà láròọ́wọ́tò wa ní àyíká wa, tí ó jẹ́ wípé wọn kò mọ ọ̀nà àti rí olùgbàlà. Wọn kò mọ ọ̀nà àti rí ìmọ́lẹ̀ ńlá tí ó tàn fún wa. Wọ́n wà lábẹ́ òjìji ikú. Wọ́n wà nínú òkùnkùn. Ṣùgbọ́n wọ́n gbàdúrà. Ọkàn wọn pọ̀ hàhà, ó pòǹgbẹ, ó sì ń sọ wípé báwo ni àwọn ti lè rí Kristì, olùfúnni ní ìyè, ẹni tí ń fúnni ní àlàáfíà, ẹni tí ń fúnni ní ìgbàlà, ẹni tí ń sọ ayé ẹni di ọ̀tún, ẹni tí ń ṣe rere ní ìgbésí ayé ẹni, ẹni tí mú orí burúkú tí mú kúrò ní ìgbésí ayé wa. Báwo ni wọ́n ṣe lè mọ Jésù? Nítorí pé ọ̀pọ̀lọpọ̀ tí ó ń wá Jésù, tí ó ń fẹ́ Jésù, tí ó ń fẹ́ láti rí Jésù, tí wọn kò mọ Jésù, èyí ni ọlọ́run fi ń tọ́ wa wípé bí a bá ṣe ìpàgọ́ yìí a ó lè sọ nípa Jésù Kristi àwọn ènìyàn yóò lè kóra wọn jọ èyí tí àwọn ayé ní àkókò tí a wà yìí tí wọ́n fi ń kóra wọn jọ sí ìdí ọtí mímu sí ìdí àgbèrè ṣíṣe sí ìdí àti máa ba nǹkan jẹ́ wípé àwa tí a jẹ́ ọmọ ọlọ́run àwa tí a jẹ́ ọmọ àlàáfíà àwa tí a jẹ́ ọmọ ìmọ́lẹ̀ wípé a ó kó ara wa jọ ìmọ́lẹ̀ Jésù yóò sì tàn láàrin wa àwọn tí wọ́n wà nínú òkùnkùn tí wọ́n wá ọ̀nà ìmọ́lẹ̀ wọ́n ó sì wá sáàrin wa láti mọ̀ nípa Jésù Kristi ẹni tí a bí ẹni tí ó kú fún wa ẹni tí ó wá láti kó ẹ̀ṣẹ̀ wa lọ nítorí bẹ́ẹ̀ ìpàgọ́ yìí jẹ́ ọ̀kan nínú ohun tí Ọlọ́run ti lànà sílẹ̀ fún wa láti máa ní àkókò àti àǹfààní láti mọ Jésù sí àti láti fi han àwọn ènìyàn jù bẹ́ẹ̀ sí jẹ́ kí a wo Máàkù orí kẹjọ kí a wo àpẹẹrẹ Jésù Kristi fúnra rẹ̀ Máàkù orí kẹjọ láti ẹsẹ̀ ìkíní lí ọjọ́ wọn ni nígbà tí ìjọ ènìyàn pọ̀ gidigidi tí wọn kò sì lí oúnjẹ Jésù pe àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sọ́dọ̀ rẹ̀ ó sì wí fún wọn pé àánú ìjọ ènìyàn ń ṣe mí nítorí tí ó di ìjọ mẹ́ta nísinsìnyí tí wọ́n wà lọ́dọ̀ mi wọn kò sì lí ohun tí wọn ó jẹ èyí tí mo fi ń ka ibi tí a kà yìí ni wípé kí ó lè yé wa wípé àwa kọ́ ni ẹni àkọ́kọ́ láti kó ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn jọ ní ọjọ́ mẹ́ta tàbí ọjọ́ mẹ́rin kí ó jẹ́ wípé láti àárọ̀ ṣúlẹ̀ kò sí ẹni tí yóò lọ sídìí okòwò kò sí ẹni tí yóò lọ sílé kò sí ẹni tí yóò lọ sùn nílé ara rẹ̀ tí ó jẹ́ wípé a ó jọ wà lójú kan náà láti máa gbọ́ ọ̀rọ̀ ọlọ́run láti máa kẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ ọlọ́run láti máa gbàdúrà láti máa sin ọlọ́run àti láti pèsè ara wa sílẹ̀ fún ìjọba ọ̀run tí ń bọ̀ níhìn-ín ni a rí wípé ọ̀pọ̀ ènìyàn wọ́n pọ̀ jọjọ tí wọ́n gbárajọ tí wọ́n sì ń kọ́ ẹ̀kọ́ nípa Jésù ẹ̀kọ́ lọ́dọ̀ Jésù jẹ́ kí a kọ́kọ́ bi ara wa léèrè báwo ni àwọn ènìyàn wọ̀nyí báwo ni wọ́n ṣe kóra wọn jọ kí ló fà wọ́n jọ sójú kan òǹfàwo ló fà wọ́n jáde láti inú ilé wọn láti ibi iṣẹ́ wọn láti oko wọn láti ẹbí wọn tí ó fà wọ́n jọ papọ̀ àwọn oríṣiríṣi ènìyàn púpọ̀ ọmọdé wà níbẹ̀ àgbà wà níbẹ̀ ọkùnrin wà níbẹ̀ obìnrin wà níbẹ̀ kí ni òǹfà tí ó fà wọ́n láti wá sí ojú kan jẹ́ kí a wo orí keje ẹsẹ̀ tí ó kẹ́yìn orí keje Máàkù yìí ẹsẹ̀ tí ó kẹ́yìn ẹnu sì yà wọ́n gidigidi rékọjá wọ́n wípé ó ṣe ohun gbogbo dáradára ó mú adití gbọ́ran ó sì mú odi fọ́hùn ohun tí ó ṣẹlẹ̀ ni wípé àwọn kan mọ̀ nípa Jésù àwọn tí ó mọ̀ nípa Jésù wọ̀nyí ni wọ́n bẹ̀rẹ̀ sí ròyìn rẹ̀ kálẹ̀ wípé ó ṣe ohun gbogbo dáradára wọ́n ti wo àwọn tí àwọn farisi ń ṣe kò sí ohun tó dára nínú ẹ̀ wọ́n wo èyí tí àwọn sadusi ń ṣe kò sí ohun tó dára nínú rẹ̀ wọ́n wo ohun tí Herodu ń ṣe àti ohun tí Pilato ń ṣe kò sí ohun kan tó dára nínú ẹ̀ wọ́n wo ohun tí àwọn tí wọ́n jẹ gàba lórí wọn láti Róòmù wọ́n wo èyí tí wọ́n ń ṣe kò sí ohun tí ó dára wọ́n wo èyí tí àwọn ìdílé wọn èyí tí wọ́n ń ṣe àti ìsìn tí wọ́n ń sìn wọ́n rí wípé kò sí ohun tó dára wọ́n rí ìjákulẹ̀ láti ọ̀dọ̀ àwọn ọ̀rẹ́ láti ọ̀dọ̀ àwọn ojúlùmọ̀ láti ọ̀dọ̀ àwọn alábàágbé wọ́n rí wípé kò sí ohun tí ó dára ṣùgbọ́n nígbà tí Jésù dé wọ́n rí wípé ohun gbogbo tí ó ṣe láti ìgbà tí wọ́n ti mọ Jésù ó jẹ́ ohun tí ó dára ǹjẹ́ ìwọ náà ò lè gbẹnu sọ ǹjẹ́ ìwọ náà ò lè jẹ́rìí wípé láti ìgbà tó ti mọ Jésù wípé kò ṣe ibi ní ìgbà kan rí ó gba ọkàn rẹ̀ là ó fún ọ lálàáfíà ìwọ tó rò oorun sùn tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìwọ tí ilé tí ọ̀nà ń nà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó di ẹni tó ní ìsinmi ó di ẹni tó ní ìfọkànbalẹ̀ ìwọ tí ó ní ẹ̀jẹ̀ ríru tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìwọ tí ó jẹ́ pé nígbà gbogbo ni èṣù àti àwọn ẹmẹ̀wá rẹ̀ wọ́n máa ń gbé ẹ̀mí rẹ̀ gbóná ìwọ tí ó jẹ́ wípé ilé ńlé ọ̀nà nà àti sùn nílé ó di ẹtì ati wa ni igoro o di oran ko si bi ti o wa ti o ni isimi sugbon gere ti omo Jesu gere ti Jesu de si igbese aye re ori wipe gbogbo ide ti o di o o be si ni tu ori pe gbogbo ewon ti a fi di o o be si ni ja ori pe gbogbo ti o ti ku eleni soke o lo sile ori wipe o se ohun gbogbo dara dara aisan ko o je ki o lo inu ibaje inu ko o je ki o lo ibanuje ekun asunrin nigba gbogbo o je ki o dekun ni igbese aye re o ye ki wo na ki o le so wipe o se ohun gbogbo dara dara bi won si tin ri awon elomiran ti won si nsun ekun asunrin won ri awon elomiran ti won ko mo ona abayo won ri awon elomiran ti won ko ni alaafia na so pe ah mo ba Jesu pade o ah mo ti ri Jesu o se ohun gbogbo dara dara o se oranti o si to wa ni igbese aye mi se oranti ajakale arun to wa ninu ebi wa se oranti awon ohun ti o wa epe ti won ti se fun mi lati aye atijo bi mo se ba Jesu Kristi pade o ka gbogbo re kuro patapata se oranti bi mo se ma so tele tele igbese kuro lorun mi tele tele emi ni won pe ni ayawo ma san tele tele sugbon gba ti mo ti ba Jesu Kristi pade gbogbo nkan lo ti yi pada ni igbese aye mi won be si ni kede re wipe o se ohun gbogbo dara dara bi won tin so nkan wonyi ni awon eyan bere wipe bawo ni mo le se ri bawo ni iru nkan wonyi bawo lo se le je temi pelu eyi ni o fa opolopo awon eniyan jo bi iwo paapa bi o ba je agbenuso bi iwo paapa bi o ba je alore eni ti o le se ipolongo ti o le so fun awon elomiran wipe lati igba ti mo ti ba Jesu Kristi pade o se ohun gbogbo dara dara o se se ki o ma wipe ah won ti mo nipa Jesu se oro wipe won mo nipa Jesu ogoro awon eniyan ti o je wipe ni asiko Kerisimesi idi oti ni won ma joko si o mo wipe awon ti won ro wipe won se ajodun won yo ayo Kerisimesi opolopo ninu won egun ni wo ma gbe igba miran bi mo ba ni anfani lati jade ni Eko lati lo si ibikan ni akoko Kerisimesi nitori bi a ba nse ipago bayi igba miran ni odun ti o koja seyin ni ma nlo lati ibikan de ibikan ni akoko yi ohun ti mo ma ba pade loju ona ko se fenu so ohun ti mo n so ni wepe igba miran iru awon eniyan ti a ro ko mo nipa ibi Jesu ti won se ajodun Jesu o je mo wepe nipa gbigbe egun Eko nipa be ni won fi ro wipe won se ajodun Jesu se awa ti aro se awon ti aro ko mo Jesu niyan bi opo igba miran bi mo ba nlo laarin Eko nihin ni asiko Kerisimesi ma ri wipe won ti pa titi re patapata ma ri wipe awon omo ti awon onijo won be si ni yo ayo won ni won ti bi Jesu se ibi Jesu se o so ni di omo ti ni iwo ro wipe won mo nipa Jesu wipe won ti bi Jesu sugbon won ko mo nipa bi a o ti di atunbi won ko nipa igbala Jesu won ko mo nipa imole ti Jesu Kristi wa lati tan si igbese aye wa eyi ni a fi je ajigbese lati so fun awon aladugbo wa lati so fun awon ti o wa nitosi wa wipe abi Jesu fun wa ki a ba le ni igbala oni o fi je wipe a fi akoko yi sile lati ojo kọkànlélógún oṣù bó o mọ̀wé kọ sọ fún aládùúgbò rẹ wípé rán mi létí o a kì í bámọ̀ tí n bá gbàgbé nítorí ọjọ́ yìí gan-an ni ìpàgọ́ ńláńlá ní ti deeper life ni ó ń ṣẹlẹ̀ nítorí bẹ́ẹ̀ mo ní láti wà níbẹ̀ bí ẹnikẹ́ni bá wá láti pè ọ́ síbì kan bí ẹnikẹ́ni bá láti sọ pé ó yẹ ká lọ síbí ó yẹ ká lọ sọ́hún sọ fún ọmọ rẹ wípé rán mi létí o àwọn ọjọ́ yìí ó jẹ́ ọjọ́ ìpàgọ́ rán mi létí wípé mi ò gbọdọ̀ ní àdéhùn pẹ̀lú ẹnikẹ́ni láti ọjọ́ yìí sí ọjọ́ yìí kí n lè wà ní ìpàgọ́ nítorí níbẹ̀ mo ń sọ fún ọ ọlọ́run wa yóò dábìrà mi ò gbọ́ kí o ṣe àmì o mo ní níbẹ̀ ọlọ́run wa yóò dábìrà nítorí bẹ́ẹ̀ má ṣe jẹ́ kí ohunkóhun kí ó di ọ lọ́wọ́ rí wípé àwọn ọjọ́ yìí ọjọ́ kọkànlélógún títí dé ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù kejìlá ọdún yìí wípé o wà pẹ̀lú wa ní àkókò ìpàgọ́ náà yóò wà láti ẹkùn kan sí ẹkùn mìíràn èyí ni pé nínú ẹkùn rẹ àwọn elédè gẹ̀ẹ́sì àwọn elédè yorùbá àwọn elédè ibo àti àwọn elédè mìíràn tí ó wà nínú ẹkùn rẹ gbogbo wa a wà ní ibì kan náà a o le ni imole ti Jesu Kristi ti o mu wa wo ese ikesan lori Marku ninu Marku ori kejo Marku ori kejo ese ikesan awon ti o je to iwon egbaji eniyan o si ran won lo awon ti o je eni pe awon ti o je onje ti a pese ni akoko ipago ti won won yi won je bi egbaji eniyan bi abanso nipa egbaji o sese ki o ma ye elomiran je kin se apejowe o dabi ki a so wi pe 100 lona ogoji tabi ki a so wi pe 100 lona ogun tabi irinwo lona mewa mo ro wi pe o ye ki o ye wa bi mo sese alaye ni won je egbaji eniyan 100 lona ogoji ki a wo daradara wi pe awon ti Jesu ni gege bi osise to wa lodo re awon aposteli 12 a le fi awon omo ehin bi 70 ti aran lo ni meji meji ni igbese aye Jesu atun le fi won kun won ko ti to 100 awon miran ti won wa gbenu so wi pe o se mi lore o mu mi larada o gba mi la o ton imole si igbese aye mi o yi mi pada patapata awon wonyi ni won po awon eyan wonyi to je wi pe won wa pe awon eyan wonyi jo won pe won jo titi won fi to irinwo lona mewa ti mo so fun wa egbaji eniyan nitori be awa na papa o ye ki a so fun awon elomiran o ye ki a fi to won leti o ye ki a je ki o ye won wi pe ni akoko ipago yi a fe pora wa jo lati je ki imole Jesu Kristi ki o tan ni okan wa ni igbese aye wa je ki a wo Romu ori kedogun an so nipa idi ti a fi n se ipago yi ete ipago na Romu ori kedogun lati ese 20 titi de ese 21 mo duro lati ma wasu irere na ki n se nibi ti agbe ti da oruko Jesu Kristi ri ki emi ki o ma se mo amole lori ipile elomiran sugbon gege bi ati ko pe awon eni ti a ko ti soro re fun won o ri ati awon ti ko ti gbo oye yo ye won awon ti a ko ti soro re fun tele tele won o ri awon ti ko ti mo Jesu o ye ki a pe won si ibi ipago yi awon ti ko ti ri imole ninu Kristi awon ti ko ti mo nipa oro ijoba Olorun awon ti ko ti ni igbala Olorun awon ti ko ti ni iyipada okan nipa iwaasu ihirere o ye ki a pe won ki won ki o le wa nitori be o je ojuse wa o je aigbodo ma se fun wa lati wa ni ibi ipago yi fun ara wa ati lati pe awon elomiran wa mo ti je ki o ye onisinsin wo pe bi o ti le je pe opolopo ni a le ma ro wi pe won mo nipa ibi Jesu sugbon iye eni pe kun ko ti je ti won opolopo ogoro eniyan ni o dabi eni wi pe a le ro pe won mo wi pe Kristi wa lati odo Olorun opolopo osin mo won o ti di atun bi awon miran pelu bi o ti le je wi pe won mo wi pe Kristi wa ninu ara sugbon a ko ti so won di eda titun nitori be a n kora wa jo papo si ibi ipago yi lati je ki o ye gbogbo awa ti a wa nibe wi pe a bi Jesu Kristi lati fun wa ni igbala je ki a wo Luku ori keji Luku ori keji lati ese ikejo awon oluso agutan be ni ilu na won so agbo agutan won li oru ni papa ti won gbe sase kiyesi angeli oluwa na yo si won ogo oluwa siran yi won ka eru si ba won gidigidi angeli na si we fun won pe ma beru sawo mo mu ihirere ayo nla fun yin wa ti yo se ti eniyan gbogbo nitori abi olugbala fun yin loni ni ilu Dafidi ti se ti Kristi oluwa je ki a wo awon esoro Olorun ti a ka yi ni igba ti a bi Jesu Kristi o je ohun ti o se pataki to be ti awon angeli ti won fi ite orun sile ti awon angeli ti won fi isin ati bibo olorun oga ogo ti won fi sile lorun ti won wa sinu aye ti won so fun awon wonyi bawo ni won se le mo nitori won ko si ni Jerusalem laarin igboro won ko si ni Bethlehem laarin ilu won ko si ni bi ti won ti le mo ni kia kia sugbon bi o ti le je wipe won ko si ni bi ti won ti le mo awon angeli ni o wa so fun won je oro wipe ohun ti o se pataki to be ti awon angeli ti won lati fi orun sile lati wa so fun awon eniyan wonyi oro wipe bi iwo ba ni anfani o ye ki iwo na ki o gbenu so ki o so fun awon elomiran ti ko ni anfani ati mo wipe abi olugbala fun wa ni ilu Dafidi eni ti se Kristi Oluwa bi o ba je ise ti o se pataki to be ti angeli le se bawo ni iwo ti o so pe o je omo Olorun bawo ni iwo ti o je ara ijo Kristi bawo ni o se menu dake to ka o gbera ti o ni so fun awon eniyan ni arowo to re wipe ati bi Kristi fun wa eredi ti a se fi bi Kristi ni wipe o wa lati se wa lore o wa lati tan mole si okunkun wa o wa lati gba okan wa la o wa lati fa wa si odo Olorun o wa lati mura wa sile fun ijoba Olorun o nigbati awon angeli won yi so fun won won so fun won ni ona to jagara ona to ye ni ti awon won yi ti won si mura sile wepe won o lo wese kedogun o si se nigbati awon angeli na pada kuro lodo won lo si orun awon okunrin oluso agutan na ba ara won so pe eje ki a lo taara si Bethlehem ki a le ri ohun ti o se ohun ti o se ti Oluwa fi han fun wa won si wa logan won si ri Maria ati Joseph ati omo won na o dubule ninu ibujeran nigbati abi Jesu Christi olugbala ara aye ni angeli ni won se ifilo ni won se ipolongo ni won so fun awon eniyan wonyi wipe ati bi Kristi fun wa ki awa ti ati nsunkun asun dekun tele tele awa ti ati ni ibanuje ati ori buburu tele tele awa ti o je wipe ese de agbewo bi ewo ti o si je gaba lori wa awa ti o je pe ansi esu awa ni abe isinro esu wipe ki a tujuka wipe ati bi olugbala ati bi oludande ati bi eni ti o da wa sile Kristi olurapada ati olugbalawa logan ti awon eniyan wonyi gbo ni won ni eje ki a lo taara mo gbagbo wipe eyi ni o ye ki iwo paapa ki o se awon oluso agutan wonyi won ki ba mo bi ki ba se pe awon angeli wonyi wa so fun won awon aladugbo re bawo ni won o se mo eredi ti a fi bi Jesu bawo ni won se mo nipa igbala Jesu Kristi afi bi o ba so fun won ni ona ti o ye ni so fun won ni ona ti o mu ni lokan so fun won ni ona ti yo je onfa fun won lati le wa si ipago yi ti won fi so wipe eje ki a lo taara eje ki a pa ise ti eje ki a lo taara eje ki a pa awon ojuse miran eje ki a pa won ti eje ki a lo taara eje ki a pa awon nkan miran bi ka ma rinrin ajo bi ka ma lo lati oju lede ile bi ka ma mu emu kaakiri bi ka ma je ounje kaakiri eje ki a lo taara si ibi ti a o ti mo ohun ti Oluwa n fi han wa je ki a wo ese ketadinlogun nigba ti won si ti ri won si so ohun ti a ti wi fun won nipa ti omo yi awon paapaa gege bi won ti gbo be na ni awon na di aloore agbenuso fun Olorun wipe ati bi Jesu Kristi ohun ti awon paapaa ti ri ogo itanshan imole ti won ti ri ati oro ti won ti gbo eyi ni awon pelu tun fi han awon ti won ba pade o ye ki awa paapaa ki a se be ki a mo wipe gba ti a ti mo nipa Kristi ti a si mo wipe ipago yi wa fun wa bi o ba je omuleyin Kristi ni tooto ki ni o miran ti o se pataki fun o ni akoko Kérésìmesì yi ju lati so ati lati gbo ju be lo nipa Jesu Kristi eyi ni o mu mi lo si akori keji ipolongo ipago naa ipolongo ipago naa se o mo wipe ni ayika wa ni awon eniyan ma n polongo ohun ti o je pataki fun won bi o ba n lo legbe titi ori awon ti o je wipe boya ose iposo ni o se pataki fun nitori ibi ti won tin sise ni nitori be won ma ko si ara patako to po awon miran o se se ki o je siga ni o se pataki fun won ori eni ti aya ti o gbe ilu lowo ti o nso nipa ki won ma jaye ori won nipa mimu siga o ri awon elomiran nipa o le o sese ki o je ni pi ipo pamo si ni won ya gadagba si ara patako ti won ma so pe ki won ki o wa fi ipo pamo si bi kan o si sese nigbati enikan ti ilu wa ti o ro pe o se pataki o sese igba miran o le ri nigbati mandela ti o fe wa si orile ede wa nihin o ri ni gbogbo opopona ni bi kibi ti o ba nlo e pa pataki lati ibi oko furufu de Eko o ri ti o to aworan Mandela ti o si to aworan olori orilede wa olori orilede wa ti o so pe o nbo aha bi awon ti o wa ninu aye bi won ba n pariwo Mandela bi awon ti o wa ninu aye bi won ba n pariwo awon eniyan ti awon ro pe o je pataki ninu awujo bawo ni iwo ti o je onigbagbo iwo ti o mo ise ti Jesu Kristi wa se iwo ti o mo iru ohun ti a so nipa Jesu Kristi olugbala wa bawo ni a se le kawo gbera ki a ma le so nipa Jesu Kristi eni ti o wa lati ko ese wa lo o ye ki a so o ye ki a je okan ninu awon omo Olorun ti o se ipolongo ohun ti o nbo wa se ipolongo ohun ti Jesu Kristi ti o wa lati se fun wa titi ipagbo na yo fi kun fun awon ero mo gberin yin je wipe gege bi e ti feran Olorun gege bi e ti feran Jesu Kristi wipe e o se ohun ti oro Olorun ti o la sile fun wa yi je ki a wo lati Johanu ori keje Johanu ori keje ese ikerin nitori pe ko si enikeni ti se ohun kohun ni ikoko ti ohun ti kara re si fe ki a mo ohun ni gbangba o ti a so ni ni pe bi a ba se ipagbo ti nbo yi bi a ba se ni ikoko ni idakonko ti a ko je ki iyawo ki o mo wo pe ipagbo wa a ko je ki oko mo wo pe ipagbo wa a ko je ki awon alabagbe wa mo wo pe ipagbo wa a ko je ki awon aladugbo mo wepe ipagbo wa a ko je ki awon tin raja lodo wa awon ti an raja lodo re a ko je ki won ki o mo wepe ipagbo wa a ko je ki awon ti won wa ni ibi oko ero awon ti won wa ni ibi ebote a ko je ki won ki o mo wepe ipagbo wa a ko je ki awon ti an ba pade ninu oko ero ninu moto a ko je ki won ki o mo wepe ipagbo wa oni ko si enikeni ti n se ohunkohun ni ikoko ti ohun ti kara re si n fe ki a mo ohun ni gbangba bi a ba fe ki awon eyan mo nipa Jesu o ye ki a se ipagbo yi ni ikoko o ye ki a so ki a je ki awon eniyan ki o mo o ye ki a so nipa iwe pelebe ti a fun awon eniyan nipa iwe feregede ti a ma n le mo ogiri ati nipa iwe owo bi leta ti a le ko si awon eniyan ati nipa iwe ipe gege bi kaadi ti a fi le pe awon eniyan we pe igba ipagode imole de igbalade iwosan de anfani batam batam lati oke wa wi pe o de o ye ki a so fun awon eniyan ki a ma se je ki ipagbo yi ati ibi ti a ti n se ipagbo na ki a ma se je ki o je ohun ikoko o ni bi iwo ba n se nkan wonyi fi ara re han fun ara aye eyi ni Isaiah n so fun je ki a tun wo Isaiah lekan si Isaiah ori kẹrìnlélọ́gbọ̀n ẹsẹ̀ ìkíní sọ́mọ́tò sí ẹ̀yìn orílẹ̀-èdè láti gbọ́ tẹ́tí sílẹ̀ ẹ̀yìn ènìyàn jẹ́ kí ayé gbọ́ àti ẹ̀kún rẹ̀ jẹ́ kí ayé àti àwọn ohun gbogbo tí ó ti inú rẹ̀ jáde jẹ́ kí wọn kí ó gbọ́ èyí ni iṣẹ́ tí a gbélé wa lọ́wọ́ nípa ìpàgọ́ yìí ìpàgọ́ kìí ṣe nípa ènìyàn ìpàgọ́ kìí ṣe nípa àlùfáà ìpàgọ́ kìí ṣe nípa ti ara wa ó jẹ́ nípa nǹkan ti Ọlọ́run ó jẹ́ nípa Jésù Kristì ó jẹ́ àti fi Jésù Kristì hàn fún ará ayé bí mo bá lè sọ ẹ̀rí díẹ̀ fún ọ ní ìpàgọ́ wa ni a ti rí ọgọ́rọ̀ ènìyàn tí wọ́n ti mọ̀ nípa Jésù Kristì tí a ti gba ọkàn wọn là ju bi lati bi odun 15 seyin ni a ti bere ipago yi ti a ti ma nse lododun lati igba na o ye ki o mo we pe ni ibere a se ipago ni Eko gba to ya a lo si Enugun gba to tun ya a lo si Onitsha ni igba miran a ti lo si Ilorin ni igba miran a ti lo si Kaduna ni igba miran a ti lo si Oweri bi o ti le je wi pe ona jin nigba na ti o je wi pe awon eniyan ma wo oko lati ihin lo si Onitsha lati ihin lo si Oweri lati ihin lo si Ilorin sibe a ri ogoro awon eniyan ti won tele wa lo bi o ba je eni ti o ti pe ninu ijo deeper life o ri boya ewo na papa o ti je eni ti o di alajo pin pelu wa ninu ipago ti a ti ma nse sugbon wo e ti a fe ni nisisiyi ki se wo pe a ni oya mura ki a lo si Ilorin mura ki a lo si Oweri e ti a fe ni nisisiyi o wa leti odo re ba ni o se je wo pe ipago yo sumo be ipago yo wa leti ile re be sibe sibe oni ni itara lati le ba wa pejo mo gbagbo wi pe o je okan ninu wa mo gbagbo wi pe anfani ati ore ofe ti olorun fe fun wa ni akoko ipago yi wi pe ki o fu oru wi pe oni padanu re je ki a wo orin dafidi ori ikeji din ni adorin efa ejo orin dafidi ori ikeji din ni adorin ese ikewa ati ese ikokanla ijo eniyan re le o tedo sinu re iwo olorun ninu ore re li o ti pese fun awon talaka ese ikokanla oluwa ti soro opolopo li ogun awon eni ti nfi ayorohin re bi o ba wo awon ese meji wonyi papo o ri wi pe olorun pese fun awon talaka o mo wi pe ngba ti aran jesu kristi wa si aye o je ipese fun awon talaka o je ore ofe fun awon ti ko lolorun o je ore ofe fun awon alaimokan o je ore ofe fun awon ti o wa ninu okunkun awon ti o wa labe ojiji iku o je ipese olorun ipese igbala fun awon alai lolorun fun awon talaka eba nso nipa talaka awon ti ko ni ohunkohun lati fi se irapada emi won awon la pe ni talaka gbogbo eniyan ni waju olorun ni aje talaka ati asan sugbon jesu kristi ni o wa lati wa so wa di oloro nipa ti emi bi a ba nso nipa talaka owo naira ko se nkankan ni waju olorun bi eniyan ba lowo ti o lolorun bi eniyan ba lowo ti o lalaafia bi eniyan ba lowo ti o ni iye ni pekun bi eniyan ba lowo sugbon ti ko ni agbara lati bori ese ni waju olorun ko ni nkankan o je talaka sugbon aso fun wa wi pe olorun ninu ore re o pese fun awon talaka o fun ani jesu kristi o ni oro oni gbagbo ninu ese ikokan la wa so wi pe oluwa ti soro oro wo ni oluwa nso oro ti oluwa nso ni wi pe wo ipese ti mo fun gbogbo aye wo igbala ti mo fun gbogbo aye wo ipese ti mo fun awon ti ko lolorun awon talaka awon ti ko je nkankan ni waju oluwa o ni oluwa ti soro opolopo si li ogun awon eni ti nfi ayo rohin re mo gbadura we pe o je okan ninu won lati asale yi yo ye ki o ma so fun awon aladugbo re ko ye ki o duro de ola lati asale yi yo ye ki o ma so fun awon aladugbo re we pe ani ipago wi pe olorun yo se won lori je ki awo ki kopa ni kikun nibi ipago na ki kopa ni kikun nipa ipago na ni akoko kerisimesi yi o se pataki fun wa lati wa ni ibi ti olorun fe ki a wa nitori ogunlogo ni o ma nlo si orun airotele ni akoko kerisimesi nitori opolopo ijamba moto ati iku aitojo ni o ma n wa ohun ti o ma n fa ni wipe awon eniyan irinkurindo o ma n poju fun won ni akoko kerisimesi ati je ati mu imotipara o ma n po fun opolopo ni akoko kerisimesi sugbon bi a ba je ologbon ohun ti o ye ki a se ni pe ki a se bi awon ologbon awon amoye ti o wa lati ila orun wipe a n fe lati ri jesu ẹni tí a bí gẹ́gẹ́ bí ọba ẹni tí a bí gẹ́gẹ́ bí olùgbàlà láti kó ẹ̀ṣẹ̀ ara ayé lọ nítorí bẹ́ẹ̀ ó yẹ kí a nípa nínú ohun tí Ọlọ́run fẹ́ ṣe. Ní àkókò yìí mo sọ tẹ́lẹ̀ wípé mo gbàgbọ́, ohun tí mo sì ń sọ ó dúró lórí ohun tí mo mọ̀ láti ọ̀dọ̀ Ọlọ́run, wípé mo gbàgbọ́ wípé Ọlọ́run yóò dábìrà ní ìgbésí ayé wa. Ní àkókò ìpàgọ́ yìí nípa bẹ́ẹ̀ ó yẹ kí èyí jẹ́ ìpinnu rẹ. Wo Joshua orí 24, Joshua orí 24 ẹsẹ̀ 15. Bí ó bá sì ṣe búburú lé ojú yín láti sin Olúwa, ẹyan ẹni tí ẹ̀yin yóò máa sìn lé òní bí òrìṣà wọn ni tí àwọn baba yín tí ó wà ní ìhà kejì odò ti sìn, tàbí àwọn òrìṣà àwọn Amori ní ilẹ̀ ẹni tí ẹ̀yin gbé, ṣùgbọ́n bí ó ṣe ti èmi àti ilé mi ni Olúwa li a ó máa sìn. Èyí ni ìpinnu Joshua wípé òun máa sìn Olúwa pẹ̀lú ilé òun. Ó yẹ kí èyí jẹ́ ìpinnu rẹ̀ náà wípé ìpàgọ́ tí ó ń bọ̀ yìí ó sìn Olúwa, ó sìn Olúwa wípé bí ó ṣe ti ìwọ ni àti ilé rẹ, wípé Olúwa ni ìwọ máa sìn. Bí ó sì ti ṣe àǹfààní fún wa láti wá sí ọ̀dọ̀ Olúwa kí a ba lè ní ìyè ní àkókò ìpàgọ́ yìí ṣe ìpinnu, kí o sì jẹ́ kí ìpinnu náà kí ó le tó bẹ́ẹ̀ tí ẹnikẹ́ni kì yóò fi lè yí ọlọ́kàn padà wípé ó nípin ní kíkún ní ìpàgọ́ tí ó ń bọ̀ yìí. Rántí wípé láti ọjọ́ 21 títí di ọjọ́ 24 oṣù kejìlá ọdún tí a wà yìí ni ìpàgọ́ yìí yóò wáyé ní ibi tí ó wà ní ẹkùn rẹ. Ìbùkún aláìlẹ́gbẹ́ ni ó ń dúró dè ọ́. Má ṣe pàdánù ohun tí Olúwa ń pèsè fún ọ. Jẹ́ kí a dìde dúró lórí ẹsẹ̀ wa, kí a sọ fún Ọlọ́run wípé a ò ní jẹ́ aládàánù, a ò ní pàdánù ohun tí Ọlọ́run pèsè fún wa ní àkókò ìpàgọ́ tí ń bọ̀ yìí. Dìde dúró lórí ẹsẹ̀ rẹ. Àkókò tí ìtò láti lọ sílé òdìdí láti gbàdúrà, dìde láti mú ìpinnu, dìde láti kópa nínú ìpàgọ́ náà àti ohun gbogbo tí a máa ṣe láti múra sílẹ̀ fún ìpàgọ́ náà, nípa wípé iṣẹ́ wà láti ṣe, nípa wípé a ní láti wá oúnjẹ níbi ìdáná fún àwọn tí ó wà níbi ìpàgọ́, nípa wípé a ní láti jọ wá àkókò wa, ohun ìní wa, iṣẹ́ ọwọ́ wa, ohun gbogbo tí a ní láti jẹ́ kí ìpàgọ́ náà ti sọ nípa Jésù Kristì kí ó jẹ́ ohun tí a ó ṣe tí kò ní ní ìjákulẹ̀ kankan. Kí a sọ fún Ọlọ́run, kí Ọlọ́run kí ó lè ràn wá lọ́wọ́. Sọ fún Ọlọ́run wípé ó nípa, ó nípin nínú ìpàgọ́ náà. Ọmọ rẹ yóò wà níbẹ̀, aya rẹ yóò wà níbẹ̀, ọkọ rẹ yóò wà níbẹ̀, ọ̀rẹ́ rẹ yóò wà níbẹ̀, àwọn tí ó ń bá ọ gbélé wọ́n wà níbẹ̀, àwọn tí ẹjọ́ ń ṣiṣẹ́ wọ́n wà níbẹ̀, àwọn aládùúgbò rẹ. Ó sọ fún wọn, sọ fún Ọlọ́run wípé ó kópa nínú ìpolongo àti nínú ìpàgọ́ náà fúnra rẹ̀. Jẹ́ kí a gbàdúrà, jẹ́ kí a gbàdúrà kí a mú ìpinnu tí ẹnikẹ́ni kì yóò lè yí padà.
1: Kíni ti Samueli orí 5. Àwọn Filistini sì gbé àpótí Ọlọ́run, wọ́n sì mú láti Ebenezeri wá sí Ashdodu. Nígbà tí àwọn Filistini gbé àpótí Ọlọ́run, wọ́n sì gbé wá sí ilé Dagoni, wọ́n gbé ka ilẹ̀ ní ẹ̀bá Dagoni. Nígbà tí àwọn ará Ashdodu jí ní òwúrọ̀ ọjọ́ kejì, kíyèsí, Dagoni ti ṣubú dojúbolẹ̀ níwájú àpótí Olúwa. Wọ́n sì gbé Dagoni, wọ́n sì tún fi sí ipò rẹ̀. Nígbà tí wọ́n jí ní òwúrọ̀ ọjọ́ kejì, kíyèsí, Dagoni ti ṣubú dojúbolẹ̀ níwájú àpótí Olúwa, àti orí Dagoni àti àtẹ́lẹ ọwọ́ rẹ̀ méjèèjì ké kúrò ní ojú ọ̀nà. Dagoni ṣáà ni ó kù fún ara rẹ̀, nítorí náà àwọn àlùfáà dágóní àti gbogbo àwọn tí máa wá sí ilé dágóní kò sì tẹ ojú ọ̀nà dágóní ní ashdodu títí di òní ọwọ́ olúwa sì wúwo sí ara ashdodu ó sì pa wọ́n run ó sì fi ìyọ̀dí pọ́n wọn lójú àní ashdodu àti agbègbè rẹ̀ nígbà tí àwọn ènìyàn ashdodu rí pé bẹ́ẹ̀ ni ó rí wọ́n sì wí pé àpótí ọlọ́run israẹli kì yóò bá wa gbé nítorí pé ọwọ́ rẹ̀ wúwo sí wa àti sí dágóní ọlọ́run wa wọ́n ránṣẹ́ nítorí náà wọ́n sì pe gbogbo àwọn ìjòyè filistini sọ́dọ̀ wọn wọ́n béèrè pé àwo ti ṣe àpótí ọlọ́run israẹli sí wọ́n sì dáhùn pé ẹ jẹ́ kí a gbé àpótí ọlọ́run israẹli lọ sí gati wọ́n sì gbé àpótí ọlọ́run israẹli náà lọ síbẹ̀ ó sì ṣe pé lẹ́yìn ìgbà tí wọ́n gbé e lọ tán ọwọ́ olúwa sì wà sí ìlú náà pẹ̀lú ìparun ńlá ó sì pọ́n àwọn ènìyàn ìlú náà lójú àti ọmọdé àti àgbà wọ́n ní ìyọ̀dí nítorí náà wọ́n rán àpótí ọlọ́run lọ sí ekronu ó sì ṣe bí àpótí ọlọ́run ti dé ekronu bẹ́ẹ̀ ni àwọn ènìyàn ekronu kígbe wípé wọ́n gbé àpótí ọlọ́run israẹli tọni wá láti pa wá àti àwọn ènìyàn wa bẹ́ẹ̀ ni wọ́n ránṣẹ́ wọ́n sì pe gbogbo ìjòyè filistini jọ wọ́n sì wípé rán àpótí ọlọ́run israẹli lọ kí ẹ sì jẹ́ kí ó tún padà lọ sí ipò rẹ̀ kí ó má bàa pa wá àti àwọn ènìyàn wa nítorí tí ìpayà ikú ti wà ní gbogbo ìlú náà ọwọ́ ọlọ́run sì wúwo gidigidi ní ibẹ̀ àwọn ọmọkùnrin tí kò kú ni a sì fi ìyọ̀dí pọ́n lójú ìgbé ìlú náà sì lọ sókè ọ̀run.
2: DCLM Radio, your spiritual welfare is our concern.
0: Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa tí ń bẹ lé ọ̀run, a dúpẹ́ lọ́wọ́ yín lọ́pọ̀lọpọ̀ fún oore yín, fún àánú yín lórí wa. A dúpẹ́ wípé ẹ kò fi wá sílẹ̀ nígbà kan rí. A dúpẹ́ wípé nígbà tí a ti rí ọ̀nà ìgbàlà yìí, tí a sì ti wọ inú rẹ̀, wípé lójoojúmọ́ lẹ ń tọ́ wa. Lójoojúmọ́ la ń gbàdúrà sí tẹ̀sìn gbàdúrà wa. Lójoojúmọ́ la ń ké pè yín tí ẹ sì ń dá wa lóhùn. A dúpẹ́ ẹ gba pé àti ìyìn wa lórúkọ Jésù. Ǹjẹ́ bí a ti wá síwájú yín lónìí, a ń béèrè wípé kí ọ̀rọ̀ tí a ó gbọ́ kí ó mú kí ayọ̀ ìgbàlà kí ó tún sọjí lọ́kàn wa lẹ́ẹ̀kan sí lórúkọ Jésù. Kí ayọ̀ olúwa kí ó lè jẹ́ okun àti agbára wa. A dúpẹ́ wípé ẹ ti gbọ́ ní orúkọ Jésù Kristì olúwa wa. Nehemiah orí kẹjọ ìwé Nehemiah orí kẹjọ ẹsẹ ìkẹwàá nígbà náà ni ó wí fún wọn pé ẹ lọ ẹ jẹ ọ̀rá kí ẹ sì mu ohun dídùn kí ẹ sì fi apá kan ìpín ránṣẹ́ àwọn tí a kò pèsè fún nítorí mímọ́ ni ọjọ́ yìí fún Olúwa ẹ má ṣe banújẹ́ nítorí ayọ̀ Olúwa òun li agbára yín níhìn-ín ni a rí tí Nehemiah ènìyàn Ọlọ́run tí ó ń bá àwọn ọmọ Israẹli sọ̀rọ̀ gbà tí wọ́n wo àwọn tí ó yí wọn ká àti àwọn àjálù tí ó ti dé bá wọn láti ẹ̀yìn wá àti bí Ọlọ́run ti ṣàánú fún wọn nísinsìnyí gbà tí wọ́n wo àìjólóòtọ́ wọn tí wọ́n sì fi díwọ̀n ìjólóòtọ́ ti Ọlọ́run gbà tí wọ́n wo àìṣedédé ti wọn tí wọ́n fi díwọ̀n oore ọ̀fẹ́ látòkè wá wọ́n rí wípé ọkàn wọn bàjẹ́ inú bíbàjẹ́ yìí ni Nehemiah rí tí ó wá sọ fún wọn wípé ó yẹ kí òní jẹ́ ọjọ́ ayọ̀ nítorí a ti mú ìbìnújẹ wọn àti ìfọ́jú ọkàn wọn a sì ti mú àròdùn tí ó wà nínú ọkàn wọn àti mú kúrò àti àwọn ohun ẹ̀gàn tí àwọn kèfèrí fi ń pẹ̀ gan wọn wípé a ti mú nǹkan wọ̀nyí kúrò lórí wọn nítorí bẹ́ẹ̀ kò tún yẹ kí wọn kí ó máa banújẹ́ ó yẹ kí wọn kí ó máa yọ̀ níwájú Olúwa Nehemiah wa ń sọ fún wọn ìdí tí ó yẹ kí àwa onígbàgbọ́ kí ó máa yọ̀ ó ní nítorí ayọ̀ Olúwa
3: oni agbara yin loni an soro lori ayo oluwa ayo je ohun ti o se pataki o si je ohun ti o ma mu nkan popo ba eni ti o ni ayo tabi idunnu ninu oluwa ari iwe pe ninu iwe owe ni atika iwe owe ori keta dilogun ese ikeji lelogun iwe owe ori keta dilogun ese ikeji lelogun inu didun mu imularada rere wa sugbon ibanuje okan mu egungun gbe o so fun wa wipe bi abani ayo ninu wa bi abani ayo oluwa tabi inu didun wipe o ma nfun ni okun o ma nfun ni agbara o ma nsise bi ogun iwosan ninu igbe aye enikokan wa o ma mu imularada wa ki se be nikan bi abani ayo tabi inu didun e tun ma ran awon ti o wa nitosi wa awon ti o yi wa ka o ma nje ki imole la fun won o ma nje ki igbagbo won ki o ru yo soke o ma nje ki ibanuje ki o kuro la ni arowoto o si ma mu ki ilera o ma mu ki imularada o ma mu ki okan ti o ti rewesi ki o le fo soke pelu ayo o si ma mu ireti wa fun eni kokan wa eni o fi ye ki a mo we pe o dara lati ni ayo ninu olorun o dara lati ni ayo oluwa ni igbese aye wa ayo ti a nso yi ki se ayo ti awon elese ma ni fun igba die ki se ayo ti awon eniyan buburu tabi awon agabagebe eniyan ti won ma ni fun igba die ayo ti a nso nipa re o je ayo ti awon omo olorun je ki awo ti bibeli so nipa ayo tabi inu didun ti awon alaigbagbo ninu Job ori ogun Job ori ogun lati ese ikarun pe orin ayo eniyan boboru igba kokoro ni ati pe ni iseju kan ni ayo agabagebe o sese ki ohun kan sele ni igbese aye elese ni igbese aye awon odaran ni igbese aye awon ti ko lọlọrun awon ti ko ni fọlọrun se ni igbese aye won ki ohun ti o sele yi boya won bimo boya won gbe yawo boya won rise boya ohun kan tabi omiran o dabi ipese ni igbese aye won tabi o dabi igbega ni igbese aye won o sese ki won ki o ni ayo fun igba kukuru tabi fun iseju kan o sese ki a ri eni ti o joko si di emu abi si di oti nigbati oti yi to ba wo agbari ti o si yi gbogbo ara pada ariwo pe eni yi agbagbe awon osi tabi awon isoro re e ko so wipe isoro si nibe sugbon oti mimu amupara yi adi loju afo loju adi lokan a si di leti to je wipe ko ni mo wipe isoro tabi aini tabi awon egun ti o wa ni iha re tele tele wipe won si wa nibe ni iru igba be o sese ki iru eniyan boboro be o sese ki agabagebe be o sese ki omo ti para be ki o ma ni ayo sugbon ayo igba die ni o ni orin ayo eniyan boboro fun igba kokoro ni ati pe ni iseju kan ni ayo alagabagebe nitori be ayo ti a nso nipa re o je ayo ti o poju owo o je ayo ti o dabi eni we pe a mo we po wa lati odo olorun yala arije tabi a orije ni yala arimu tabi a orimu yala anisoro abi ani wahala ni ayo yi a wa nibe sibe ayo yi ma bere nigba ti a ba mo Jesu Kristi gege bi oluwa ati olugbala wa nigba ti a ba ni idarije ese lati odo olorun wa nigbati abaka awon aisedede wa ti aka won kuro ti a mu won jina rere si wa gege bi ila orun ti jina si iwo orun ohun ti a ri ni we pe olorun ma fun wa ni ayo igbala re ye ki a wo orin dafidi ori kokanlelaadota orin dafidi ori kokanlelaadota ese ikejila mu ayo igbala re pada tomi wa ki o si fi emi omnira re gbe mi duro mu ayo igbala re pada to mi wa dafidi o je eni ti o mo olorun o je eni bi ti nu olorun o je eni ti o ti ni iyi pada okan je ki o yi o bi a ba so wi pe enikan je eni rere bi a ba so wi pe enikan je eni bi ti nu olorun dafidi fun ara re o mo wi pe ki se pe abi ohun ni eniyan rere ko si eni ti abi gege bi eniyan rere eni keni ti abi lati inu adamu o lati bi iran adamu o je eni obuburu o je elese dafidi papa o mo o ni oye nipa yi ko so fun a wi pe ohun ti je eni bi ti inu olorun lati inu iya ohun wa ko so wi pe ohun ti je eniyan rere lati inu iya ohun wa ohun papa lo se agbenu so fun olorun lati je ki a mo wi pe olorun je eni ti o jare nigba ti o ba ndajo o so ni ese ikarun ni ori kan na o ni kiyesi ninu aise dede le agbe bi mi ati ninu ese ni iya mi si loyun mi nitori be nigba ti a mo pe olorun so fun samueli nipa dafidi ti o so wi pe emi ti ri enikan eniyan kan eni bi ti inu mi wi pe oni o se aropo fun Saul eni ti o peyinda eni ti o pada lo sinu ese gba ti olorun pe dafidi ni eni bi ti inu re o je wi pe dafidi ti o ti mo pe ninu asede dide agbe bi ohun ati ninu ese ni iya ohun ni o loyin ohun o je eni ti o ti ba olorun laja eni ti o ti ba olorun dore o je enikan ti o ti mo wi pe ohun je elese o ti lo siwaju olorun o ti toro idariji o ti bebe wi pe ohun fe ore ofe ati gbala ati yi pada ati fun ni emi titun okan titun ati fun ni irin otun iwa otun ise otun ni igbesi aye re sugbon se ni laanu wi pe igba kan de ni igbesi aye dafidi ti o wo ohun ti ko ye ki o wo ti o se ohun ti o ye ki o se ki a so ni ona kokoro osubo sinu ese ese ti o buru julo ese ti o je wi pe a ko gbodo guro re fun eni ti a ti pe ni eniyan olorun eni o mu ki dafidi ki o kuro lori ite eni o je ki o wole ni woju olorun eni o je ki o be si ni gbadura wi pe olorun sanu fun mi gege bi iseun ife re gege bi ironu opo anu re nu ire koja mi nu kuro ko se bi eni wi pe ohun o se ohun ti ko dara ko se bi eni wo pe ah gba ti mo ti ni igbala tele tele eni ti o ba ti je omo olorun titi lai lai ni o ma je omo olorun ko so be o so wi pe nisinsiyi ohun ti di elese ohun ti di elebi ohun ti di eni ti atanu lati ni waju oluwa o wa nbebe wi pe ki olorun ki o fun ni idariji ninu ese ikeje o ni ki olorun ki o fi ewe hisopu fo ohun o so gege bi apere wi pe se iwo na mo bi o ba fe fo awo kan ki o dabi eni wi pe gari tabi eba tabi amala o ti gbe mo awo yi ki se be nikan awon nkan dududu miran o ti fe ba awo yi je a ma nja awon ewe kan bi awa ti adagba lati abule ewe yi o je ewe ti a le fi fo awo mo a fi erusi a we nkan won ni awe mo eyi ni apere ti dafidi nlo ti o fi so wi pe fi ewe hisopu for me ki se wi pe olorun ma nlo ewe hisopu ewe lati fo inu okan mo ohun ti o n so gege bi apere wi pe gege bi awa eniyan bi ati ma nja ewe lati le fo awo lati le fo isasun wa ki o mo laulau pe be gege ki olorun ki o we ohun ni awe mo o si ni ki o fo ohun ju egbun owu lo ni ese ikejo mu mi gbo ayo ati inu didun ki awon egungun ti iwo ti run ki o le ma yo nisisin ni ari wi pe dafidi o n so wi pe ah bi o ba le dariji mi bi o ba le fun mi ni ayo igbala bi o ba le mu oju re kuro ninu ese ati ase dede mi wi pe eyi yo fun mi ni ayo se o mo wi pe bi a ba ni dariji tooto bi a ba ni igbala tooto eyi ma n fun ni ayo je ki n se apere kan fun o ki a wo ọdaran kan ti a mu lo si ile ejo bi ati mu lo si ile ejo ni a si iwe ofin ni a si niwaju re ni adajo wa ka oran ti eni yi da o si ka ofin orilede o wa so fun pe ewon lai lai ewon gbere ni o to si iru eniyan bayi eni ri wo pe isise kan soso lo wa laarin ohun ati ewon gbere ewon lailai ewon arimabo o mo wi pe bi ko ba si anu wi pe a o so se ewon ti ohun ki o fi ri iyawo ohun tabi omo ohun tabi awon ara ile ohun mo wi pe bi on ba si de ewon yi ki se ewon faaji ki se ewon gbefe wi pe ewon ijiya ti o po jojo ni iru eni be

Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa ti ń bẹ lé ọ̀run. A dúpẹ́ lónìí wípé a tún péjọ pọ̀. Lẹ́sẹ̀ Jésù Kristì, olùkọ́ ńlá àti olùgbàlà wa. À ń bẹ̀bẹ̀ wípé bí a ti péjọ lónìí, ẹ̀mí àtọ̀run wá fún ara rẹ̀ tí í ṣe ẹ̀mí mímọ́ ti Ọlọ́run yóò kọ́ wa, yóò là wá lójú láti jẹ́ kí a rí ohun ìjìnlẹ̀ nínú ọ̀rọ̀ Ọlọ́run tí a ń kà, àti wípé kí ọwọ́ Ọlọ́run, ìka Ọlọ́run, kí ó kọ nǹkan wọ̀nyí sí òkan àyà wa, kí a ba lè gbé ìgbé ayé tí yóò tẹ́ Ọlọ́run lọ́rùn, kí a ba lè gbé ìgbé ayé tí ó fi wá hàn gẹ́gẹ́ bí ẹni bíi ti inú Ọlọ́run. A dúpẹ́ wípé ẹ ti gbọ́ tiwa. Lórúkọ Jésù Kristì Olúwa wa. Lónìí, a ń tẹ̀síwájú nínú ẹ̀kọ́ wa láti ìwé Kólósè. Èyí ni Epístólì ti Pọ́lù Apọ́stólì sí àwọn ará Kólósè, orí kẹta, ẹsẹ̀ ìkẹjọ sí ẹsẹ̀ ìkọkànlá láńkà, tí a sì fẹ́ kẹ́kọ̀ọ́ nínú rẹ̀. Mo bẹ̀ yín wípé kí olúkúlùkù wa kí ó máa ṣí Bíbélì wa bí a ti ń pe àwọn orí àti ẹsẹ̀ Bíbélì tí a ó máa kà. Mo sì ń gbàdúrà wípé kí Ọlọ́run ẹ̀mí tìkára rẹ̀ kí ó ṣàlàyé àwọn nǹkan wọ̀nyí fún wa ní kíkún, kí ìgbésí ayé wa kí ó ba lè bá ẹ̀rí tí a ń jẹ́ nínú Kristì kí ó ba lè bá a mu. Ó jẹ́ ẹ̀kọ́ tí ó ṣe pàtàkì fún wa lọ́pọ̀lọpọ̀. Nítorí bẹ́ẹ̀, ó yẹ kí a fiyè sí àwọn nǹkan tí à ń gbọ́, kí a má bàa gbá wa lọ kúrò nínú wa nígbà kan. Kólósè orí kẹta, láti ẹsẹ̀ ìkẹjọ. Ṣùgbọ́n nísinsìnyí, ẹ fi gbogbo wọ̀nyí sílẹ̀ pẹ̀lú ìbínú, ìrunú, àrankan, ọ̀rọ̀ òdì àti ọ̀rọ̀ ìtìjú kúrò lé ẹnu yín. Ẹ má sì ṣe purọ́ fún ẹnì kejì yín. Ẹ̀yin sáà ti bọ́ ògbólógbó ọkùnrin nì sílẹ̀ pẹ̀lú ìṣe rẹ̀. Ẹ sì ti gbé ọkùnrin titun nì wọ̀, èyí tí a sọ di titun ní ìmọ̀ gẹ́gẹ́ bí àwòrán ẹni tí ó dáa. Níbi tí kò lè sí Hélènì àti Júù, ìkọlà àti àìkọlà, aláìgbédè, ará Skitia, ẹ̀rú àti òmìnira. Ṣùgbọ́n Kristì lé ohun gbogbo nínú ohun gbogbo. Bí mo ṣe sọ tẹ́lẹ̀, àwọn ọ̀rọ̀ tí a kà wọ̀nyí, wọ́n jẹ́ ọ̀rọ̀ tí ó jinlẹ̀ púpọ̀. Wọ́n sì jẹ́ ọ̀rọ̀ tí ó ti ẹnu Apọ́stólì jáde gẹ́gẹ́ bí a ti darí rẹ̀ láti ọ̀dọ̀ ẹ̀mí mímọ́. Ó fi ètò ìgbàlà tí Ọlọ́run ṣe, tí ó sì ṣe àṣekún rẹ̀ ní orí òkè Kálfárì nígbà tí a kan Jésù Kristì má gbélébò, ó fi nǹkan wọ̀nyí hàn fún wa. Ó sì jẹ́ kí a mọ̀ wípé bí a bá ti di ti Ọlọ́run, wípé a ó di ẹni titun. Àwọn ìwà àtijọ́, ìṣe àtijọ́, ògbólógbó ọkùnrin nì, wípé a ó bọ́ ọ sílẹ̀, a ó sì gbé ọkùnrin titun wọ̀. Bí a bá sọ wípé a bọ́ ògbólógbó sílẹ̀, a sì gbé titun wọ̀. Pọ́ọ̀lù Apọ́stólì, bí ẹ̀mí Ọlọ́run ti darí rẹ̀, ó ń ṣe àpèjúwe fún wa ní ọ̀nà tí ìgbé ayé onígbàgbọ́ tí ó lè yé wa. Ó ń ṣe àpèjúwe gẹ́gẹ́ bí a ti máa ń wọṣọ láràárọ̀, wípé bí a bá ti jí, wípé ohun kan la ní láti ṣe. A ó bọ́ aṣọ ògbólógbó, a ó bọ́ ọ sílẹ̀. Èyí ni aṣọ tí a ò lè wọ̀ jáde. A ó bọ́ ọ sílẹ̀, a ó wẹ̀. Bí a bá ti wẹ̀, tí ara wa sì ti mọ́, a ó sì gbé aṣọ titun wọ̀. Aṣọ titun yìí, bí a bá jáde síta, ní àwọn ènìyàn ni wọ́n máa fi mọ irú iṣẹ́ tí a ń ṣe. Ó ṣeéṣe bí a bá rí ọmọ ogun. Ọmọ ogun yóò bọ́ aṣọ tí àwọn ènìyàn máa ń wọ̀, yóò bọ́ sílẹ̀,
yo gbe aso omo ogun wo tabi eni tin se olopa bi abari olopa ni gboro ohun ti a fin da mo bi o ti e pade ri bi o ti e moruko e bi o ti e mo ile iwe to lo bi o ti e mo igba to gbase olopa bi a ba ti ri ni gere ti a ti ri pelu aso ti o wo ati fi aso yi ati fi da mo awon elomiran boya won seso ni awon ile ise tabi won seso ni awon adugbo bi abatiri aso ti won wo ni a ma mo we pe won je eni ti o je aseso tabi eso awon elomiran o sese ki o je we pe ile ita ounje ni ita ni won ti nsise awon ti won si nsise ni iru be igba miran ni a ma ri won wi pe o ma ni iru aso ti won wo tabi awon dokita ti oyinbo bi e ba ri won pelu aso ti won wo a o ti mo we pe eni yi je dokita tabi elomiran we pe o je nurse tabi we pe eni kan je agbebi eyi ni apere ti Paul apostle ti o nse fun wa wi pe awa papa o ye ki a mo wa bi a ba njeri we pe ati di ti olorun bi a ba njeri we pe ati ba Jesu Kristi pade bi abanjeri we pe ati di eni igbala oni ijewo igbagbo wa yi ati eri ti anje ti an so fun awon elomiran o ye ki won ki o le mo wa nipa ohun ti ati bo kuro ati eyi ti atun gbe wo eyi o so nipa ti aso eyi ti an hun tabi eyi ti aran ti an gbe wo eyi o so nipa awon akole ti awon eyan ma nko sori awon kada awon kekeke ti a ma nle mo aya awon nkan ti a nso nipa re won je awon iwa tuntun eyi ti o je wipe agbewo ki a to ma tesiwaju je ki n fi han o ninu oro olorun wipe bi a ba nso nipa igbala bi a ba nso nipa iwa titun iwa mimo bi a ba nso nipa wipe ati ba olorun laja ati dari ese waji wa opolopo igba ni bibeli ma nso gege bi eni ti o gbe aso wo nitori be ki o ye wa wipe gba ti a ba nso oro igbala gba ti a ba nso oro iwa mimo o dabi eni wipe a gbe aso titun wo bi a ba nso nipa iwa ti ko dara ati iwa ti eni ti ko mo olorun ohun ti a nso na ni we pe iru eni be o ti ni aso ti ko dara gba ti o ba to olorun wa abo aso yi abo sile a wa gbe aso miran wo je ki n ti apejuwe fun ninu iwe woli Isaiah ori kerin le ni ogota ori kerin le logota ese ikefa fi esi daradara o gbogbo wa si dabi ohun aimo gbogbo ododo wa si dabi akisa elegbin gbogbo wa si re bi ewe aisedede wa si mu wa kuro bi afefe nihi ni a nso nipa iwa awon ti ko lọlọrun iwa awon ti ko ti ni igbala iwa awon ti a ko ti wenu mo kuro ninu ase won o nso wipe ododo ti won sogo ninu re ododo ti won gbekele ise ti owo won ti won simile wipe yo gba won la o dabi akisa elegbin se oyi onisinsin wipe bi aba ti je bi aba je eni ti ko mo olorun tele tele awon iwa ti a hu won dabi akisa elegbin ni waju olowa nitori be ni a fi so wipe bi aba ba jesu pade akisa ti a gbe wa ki a to wonu irere a o bo awon nkan wonyi bi elegbin a o bo won kuro a o ju won sonu a o gbe ohun titun ewo titun a o gbe won wo je ki a tun wo apejuwe miran ninu luku luku ori kedogun a n wo lati ese ikokanlelogun omo na si wi fun o pe baba emi ti dese si orun ati ni iwaju re emi ko si yele eni ti aba ma pe li omo re mo sugbon baba na wi fun awon omo odo re pe emu ayo
aṣọ wa kankan ki e si fi wo sori ohun ti o nso e mu ayo aṣọ wa kankan ki e si fi wo ṣe omo wi pe eni ti an soro re yi ni an pe ni omo onina kuna nigba ti o de aṣọ egbin lo wa lara re awon aṣọ egbin won yi ni won se apejuwe ibinu ija irunu aran kan ati wi pe iru eni yi o kun fun ese popo popo sugbon bi o ti wa sodo olorun abo aso egbin abo kuro awa fi aso ayo aso titun agbe wo je ki a pada si Isaiah ori ikokan leni ogota ori ikokan leni ogota ese ikewa emi o yo gidi gidi ninu olowa okan mi yo yo ninu olorun mi nitori o ti fi agbada wo mi o ti fi aso ododo bo mi se ori nisinsin yi wo kini yi ohun ti olorun ba wa so oni wi pe bi abato olorun wa aso ogbologbo aso iwa atijo aso irin atijo aso ijeun atijo aso ise atijo a o bo won kuro a o si gbe aso titun aso ayo aso ododo a o gbe wo ye ki a tun wo iwe ifihan an to ka si awon ese bibeli yi ki o ba le ye wa dara dara ohun ti an keko nipa re loni ye ki a wo ifihan ori kokandinlogun lati ese ikeje eje ki ayo ki inu wa ki o si dun gidi gidi ki a si fi ogo fun nitori pe igbeyawo odo agutan de aya re si ti mura tan ohun ni a si fi fun pe ki o wo aso ogbo wiwe ti o funfun gbo nitori pe aso ogbo wiwe ni ni se ododo awon eniyan mimo se ori ohun ti a n so nihin bi abari obinrin kan ti a fe sin lo si ile oko bi obinrin yi bi o ba ti mura sile fun ojo igbeyawo awon aso ti o ti n wo tele tele awon aso ilosi aso ti o ti n lo ninu ile abo won kuro atun ara re se awe daradara a si wa mu aso titun igba miran a je aso ti o funfun gbo awo nigba ti o ba wo iru aso yi o mura sile lati lo pade oko re a n so fun awo pe bi ijo ti je iyawo odo agutan iyawo Jesu Christi awa ti a mura sile fun igba soke awon eniyan mimo awa ti a mura sile nigba ti olori angeli yo fun pe nigba ti awon oku ninu Christi yo jiride nigba ti a o gba wa soke lati lo pade olufe wa lati lo pade olugbala wa lati lo pade oluwa wa lati lo pade oluso agutan lati lo pade odo agutan eni ti o ko ese araye lo o ni awa yi ni abo aso akisa ati atijo abo sile awa gbe aso miran wo aso ti o funfun gbo aso ti o nse apejuwe iwa mimo ti awon eniyan mimo nisisin yi o ye ki o ye wa ohun ti a n keko lori re loni je ki a pada si Kolose ori keta o n so fun wa nipa awon ikoko meta ti o farahan ninu ohun ti a n keko yi ikini bibo ogbologbo okunrin ni sile pelu ise re ikeji awon iwa okunrin titun iketa idapo ati ajumosepo ninu isokan bi mo ti so tele won je eko ti o jinle eko ti o wa lati inu olorun eko ti emi olorun ti o nfe la oju wa si loni mo tun gbadura wi pe enikokan wa oye yo ye wa wi pe enikokan wa yo gbo ohun oluso agutan latoke wa ati wi pe bi ati n gbo a o dide lati se ohun ti olorun fe ka se lai fi ohun ko n fale lai jafara je ki a wo ikini bibo ogbologbo okunrin ni sile bi ewa kisa ti a fe gbe sona bibo sile pelu awon ise ti atijo Kolose ori keta ese ikejo ati ese ikesan
ṣùgbọ́n nísinsìnyí ẹ fi gbogbo wọ̀nyí sílẹ̀ pẹ̀lú ìbínú, ìrunú, àránkan, ọ̀rọ̀ òdì àti ọ̀rọ̀ ìtìjú kúrò lé ẹnu yín. Ẹ má sì ṣe purọ́ fún ẹnì kejì yín. Ẹ̀yin sáà ti bọ́ ògbólógbò ọkùnrin nì sílẹ̀ pẹ̀lú iṣẹ́ rẹ̀. Níhìn ni Ọlọ́run ti ẹnu Paul apostle sọ fún wa wípé ohun tí a ń pè ní ìgbàlà, ohun tí a ń pè ní ìdáǹdè, ohun tí a ń pè ní ìdáríjì ẹ̀ṣẹ̀ tàbí ìràpadà wípé ó jẹ́ ohun tí ó jinlẹ̀ púpọ̀. Ó sì jẹ́ ohun tí ó máa mú ìyípadà ńláńlá bá ìgbésí ayé wa. Ó wá ń sọ fún ni ṣùgbọ́n nísinsìnyí. Ìgbà tí Paul apostle ń sọ nísinsìnyí, ó ń sọ nípa ìgbà kan ní ìgbésí ayé àwọn ará Kolose. Ìgbà kan ní ìgbésí ayé onígbàgbọ́. Ǹjẹ́ nísinsìnyí tí a ń sọ nípa rẹ̀, kí ni ó ń tọ́ka sí? Ó ń tọ́ka sí wípé a ti kúrò nínú ayé àti wá sí ìjọba Ọlọ́run. Nísinsìnyí tí a ti wá sí ìjọba Ọlọ́run, ó ń tọ́ka sí wípé a ti kúrò lábẹ́ ìṣàkóso èṣù àti wá sí abẹ́ ìṣàkóso Jésù Kristì olùgbàlà wa. Ó ń sọ wípé ṣùgbọ́n nísinsìnyí tí a ti wá sí abẹ́ àkóso titun, ó ń sọ nípa wípé a ti kúrò nínú òkùnkùn àti bọ́ sínú ìmọ́lẹ̀. Ó wá ń sọ fún wa wípé ǹjẹ́ nísinsìnyí tí a wà nínú ìmọ́lẹ̀, ó ń sọ wípé a ti di òkú sí ẹ̀ṣẹ̀, a ti di ààyè sí Kristì, a ti jí ìjí òdodo. Ó wá ń sọ wípé ìgbà tí a ti kúrò ní ẹni ti àtijọ́, tí a sì ti wá nísinsìnyí láti di titun nínú èrò wa nínú Kristì, ó ní ó yẹ kí a fi gbogbo àwọn nǹkan wọ̀nyí sílẹ̀. Ó wá ń sọ ó dàbí kí àwọn ọlọ́pàá tàbí ọ̀gá ọlọ́pàá kí ó sọ fún ọlọ́pàá kan tí ó ṣẹ̀ṣẹ̀ gba iṣẹ́, bóyá ó rí ọlọ́pàá ìjí láàárọ̀, ó wá sí orí ìlà níbi tí wọ́n ti ń tò kí a ba lè ṣe àyẹ̀wò wọn kí wọn kí ó tó jáde lọ sí ẹnu iṣẹ́. Ọ̀gá ọlọ́pàá wá rí ọlọ́pàá tí ó ṣẹ̀ṣẹ̀ gbaṣẹ́ yìí, ó wá rí wípé ó wọ aṣọ tó ti ń wọ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀, kò wọ aṣọ tí a fi dá ọlọ́pàá mọ̀. Ni ọ̀gá ọlọ́pàá wá sọ pé ǹjẹ́ nísinsìnyí nígbà tí o ti darapọ̀ pẹ̀lú àwọn ọlọ́pàá, ó yẹ kí o fi àwọn aṣọ wọ̀nyí sílẹ̀, kí o wọ aṣọ tuntun tí a lè fi dá ọmọ gẹ́gẹ́ bí ọlọ́pàá. Ṣé ohun tí mo ń sọ yé wa? Ó dára bẹ́ẹ̀. Nítorí bẹ́ẹ̀, èyí ni a fi ń sọ fún wa wípé kí a fi nǹkan wọ̀nyí sílẹ̀, àwọn nǹkan tí o fi wá hàn gẹ́gẹ́ bí ẹni ti àtijọ́, àwọn nǹkan tí o fi wá hàn gẹ́gẹ́ bí ẹlẹ́ṣẹ̀ gbà tí a ti kúrò nínú ẹ̀ṣẹ̀ wa, kí a fi ìbínú kí a fi sílẹ̀. Ṣé orí àwọn ẹlòmíràn bí wọ́n bá jí láàárọ̀, ojú àfàrò, á dàbí ẹni wípé ẹnìkan ṣẹ̀ wọ́n látojú oorun, ìyàwó ò ní gbádùn, àwọn ọmọ ò ní gbádùn, àwọn aládùúgbò wọn ò ní gbádùn. A máa bẹ̀rẹ̀ sí ní sọ pé kí ló dé? Ṣé bí àjọsùn lálẹ́ àná ni? Èwo ló wá dé tójú yín fàrò? Kí ló fa ìbínú? Ó ní ìgbà tí a ti mọ Jésù Kristì, ó ní kí a fi àwọn nǹkan wọ̀nyí sílẹ̀, ká jẹ́ kí ìyàwó kò jorojú wa ńlẹ̀, ká jẹ́ kí àwọn ọmọ rojú wa ńlẹ̀. Ṣùgbọ́n ọkọ tí a fẹ́ bá sọ̀rọ̀, bóyá a fẹ́ bèrè owó ọbẹ̀ ni, bóyá a fẹ́ lọ sọ́jà ni, tàbí bóyá a fẹ́ sọ fún pé ìkan nínú àwọn ọmọ ó máa dàbẹ̀ ni pé ó ń gbóná díẹ̀. Bí a ti déwájú ọkọ ni a rí pé ojú ọkọ fàrò, a sì rí pé bó ti ń ṣe tẹ́lẹ̀ nìyí. Gbà tó sọ pé òun ti gba Jésù, kò sí ìyípadà, ó ní kí a fi ìbínú sílẹ̀, ó sì ní kí a fi ìrunú sílẹ̀. Àwọn ẹlòmíràn bí a ò tí sọ̀rọ̀ méjì mẹ́ta, wọ́n ti ń tutọ́ sókè, wọ́n ti ń fojú gbà á. Ó dàbí ẹni wípé ìbínú, ìrunú, ó jọba ní ìgbésí ayé wọn. Àwọn ẹlòmíràn láàrin arákùnrin sí arákùnrin, arábìnrin sí arábìnrin, láàrin àwa tí a jọ ń pe ara wa ní ará nínú Olúwa. Kí ló dé tó jẹ́ wípé bí a bá ti sọ̀rọ̀ díẹ̀, ẹlòmíràn a ti fajúro, ẹlòmíràn a ti wú, ẹlòmíràn a ò nílè bá a sọ̀rọ̀, a ti dàbí arábìnrin kí la sọ tó bí yín nínú? Arákùnrin ṣé ò sí nǹkan o? Ṣé kì í ṣe èyí tá a ṣẹ̀ṣẹ̀ sọ sílẹ̀ yìí ló jẹ́ kí ojú yín pàrọ̀ bẹ́ẹ̀? Kí ló dé? Ó ń sọ fún wa, ó ní bí a bá ti bọ́ ògbólógbò ọkùnrin nì sílẹ̀ pẹ̀lú iṣẹ́ rẹ̀, kí
kilo tun fa ibinu laarin awa omo olorun kilo nfa irunu laarin awa omo olorun kilo nfa aran kan bi abaso nkan o sese gege bi eniyan leran ara bi atile ti ni igbala nitori wipe ogbon wa ko to ti jesu nitori pe imo wa ko to ti jesu looto la yi okan wa pada a o yi ago ara wa pada o ti mo nso ni wipe bi abati ni igbala alaafia olorun awo nu okan wa iye olorun awo inu okan wa bi abati ni igbala ayo idariji aso ninu okan wa bi abati ni igbala a o ri wipe ero wa oro wa irin wa gbogbo nkan yo yi pada sugbon ranti bi tele tele ki atomo Jesu bi won ba gba wa leti adun wa die nisisin na bi amo Jesu bi won gba wa leti eti ti won gba wa yi adun wa nitori pe a o ti yi ara wa pada andro de ojo ajinde to je wi pe ipe yo dun a o yi ara wa pada nigba na ko se on ti won le se si ara ti o le dun wa sugbon nisisin yi okan lagbala emi wa loni yi pada ara wa o si wa ba kan na sibe se o mo we pe bi igba ti aje alaigbagbo bi a ba ranso bi abere ba gun wa lowo adun wa nisinsin na ti a ti di onigbagbo bi abere ba gun onigbagbo lowo adun onigbagbo nitori wi pe emi okan la yi pada lagbala ara bi abere ba gun ara onigbagbo a si ma dun sibe sibe o sese ti o je wi pe a nsoro laarin ara wa sugbon ohun ti an so yi ki o dabi eni wo pe o fe gba odi lokan wa ki won so fun ki a ma binu o wo pe ki se wo pe a mo mo se nkan yi se wa nitori be ke a gboju fo nkan yi da bi a ba ti so be o ye ko tan lokan wa sugbon wi pe ko dun mi ko dun mi sugbon a se tun soro lori nkan na ti o ye ki a ti gbagbe a se so pe lagbaja mi o ni nkan ba lagbaja se lagbaja ti a n daruko oji omo olorun awa papa aso pe aje omo olorun awa so wi pe a o ni kan ba lagbaja se bi nkan de fun lagbaja boye o fe gbe yawo ni boye o fe

kejìlélógún pé ní ti ìwà yín àtijọ́ kí ẹ̀yin kí ó bọ́ ògbólógbò ọkùnrin nì sílẹ̀ èyí tí ó dìbàjẹ́ gẹ́gẹ́ bí ìfẹ́kúfẹ́ ẹ̀tàn ṣe oyè ọ nísinsìnyí ọkàn náà ní bíbélì ìbàjẹ́ kólósè láti ń kà á ìbàjẹ́ róòmù láti lọ kà á ìbàjẹ́ éfésù láti ń kà á ọkàn náà ní ọ̀rọ̀ ọlọ́run èyí ni ọlọ́run ń fẹ́ àbá wà ní ìjọ ní ìlú Èkó níhìn-ín tàbí ìjọ ní ìlú Ìbàdàn tàbí ìjọ ní ìlú ibòmíràn ọ̀rọ̀ ọlọ́run ọ̀kan náà ni ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run ọ̀kan náà ni jẹ́ kí n tún sọ pàápàá ó ṣeéṣe ṣé a mọ̀ wípé kì í ṣe dípà ni ìjọ kan ṣoṣo tí ó wà ní gbogbo ayé ó ṣeéṣe kí èèyàn kí ó máa wá sí dípà tàbí kí ẹlòmíràn kí ó máa lọ sí ìjọ mìíràn bí gbogbo wa bí a bá jẹ́ olóòótọ́ sí ọ̀rọ̀ ọlọ́run ẹ̀kọ́ kan náà ni ó yẹ kí gbogbo wa kí a máa kọ́ ni nítorí orí nísinsìnyí ohun tí Paul ń sọ fún àwọn ara Kólósè òun ló sọ fún àwọn ara Éfésù òun ló sọ fún àwọn ara Róòmù tó ka ẹsẹ̀ ìkejìlélógún yìí pé ní ti ìwà yín àtijọ́ kí ẹ̀yin kí ó bọ́ ògbólógbò ọkùnrin nì sílẹ̀ èyí tí ó dìbàjẹ́ gẹ́gẹ́ bí ìfẹ́kúfẹ́ ẹ̀tàn ẹsẹ̀ ìkẹtàlélógún kí ẹ sì di titun ní ẹ̀mí inú yín láti ẹsẹ̀ ìkejìdínlọ́gbọ̀n kí ẹni tí ń jalè má ṣe jalè mọ́ ṣe ò ti gbọ́ ẹni tí ó ti wà ní ìwà kí ó máa fọwọ́ rá kí ó máa fẹ́ kí ó máa mú nǹkan nǹkan ti ẹlòmíràn ó ní ẹni tí ó bá ti ń ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀ kí ó má ṣe bẹ́ẹ̀ mọ́ bí ó bá ti ní ìgbàlà èyí tá orí bíi náírà kan lórí bẹ́ǹchì nígbà tó wá sí ilé ìsìn ó sì mú náírà kan yìí ṣé o rò wípé ó hù látòrí bẹ́ǹchì ni o mọ̀ wípé ẹnìkan ló gbàgbé ẹ̀ síbẹ̀ nítorí bẹ́ẹ̀ ó ní kí ẹni tí ń jalè tẹ́lẹ̀ kí ó má ṣe jalè mọ́ ẹni tí ó jẹ́ wípé tẹ́lẹ̀ kò níṣẹ́ tó ń ṣe ó bá jí láàárọ̀ ìgbà tó wà ní tí ó wà tó jẹ́ gẹ́gẹ́ bí aláìgbàgbọ́ ó bá jí láàárọ̀ a máa ti ojúlé dé ojúlé ni a máa ní kí lẹ rí jẹ́ ń bẹ̀ yẹn o kíni kí n jẹ́ ń bẹ̀ yẹn o nǹkan tó ń ṣe nìyẹn kò níṣẹ́ tó ń ṣe kò lówó tó lè pa wọlé bí o bá ti di onígbàgbọ́ èwo ni onígbàgbọ́ tó ń lọ láti ojúlé dé ojúlé kí lẹ rí jẹ́ ń bẹ̀ yẹn o a ò ṣe bọ́ ìwà ògbólógbò a ò ṣe bọ́ ọ sílẹ̀ tẹ́lẹ̀ gẹ́gẹ́ bí aláìgbàgbọ́ ohun tá a máa ń ṣe ni pé a máa ń fẹsẹ̀ palẹ̀ ní ibùdó àwọn rélùwé nítorí ó ṣeéṣe ibi tí ẹnìkan ti ń sáré tó fẹ́ wọ rélùwé kí owó ẹ̀ kò jábọ́ nítorí bẹ́ẹ̀ irú àwọn ènìyàn tí ó jẹ́ olè wọ́n máa ń fẹsẹ̀ ralẹ̀ káàkiri ní ibùdókọ̀ láti wo nǹkan tó bọ́ sí ẹ̀ lọ́wọ́ àwọn ẹlòmíràn láti rí he pátá sọpá ti di onígbàgbọ́ kò yẹ kí irú ìwà bẹ́ẹ̀ kí ó tún wà ní ìgbésí ayé wa ká tó mọ ọlọ́run kí a tó mọ jésù àwa tí a jẹ́ ọmọ fún bàbá bí bàbá bá lọ síta ẹ a máa lọ tọ́bù àpò bàbá a máa lọ tọ́bọ̀ ibi tó ń kó sí bóyá a lè rí bí 50 kọ́bọ̀ ńbẹ̀ tàbí a lè rí bí náírà 5 ńbẹ̀ a sì mú àwa tí a sọ pé a di onígbàgbọ́ nísinsìnyí ó ní àwa tá a ń jalè tẹ́lẹ̀ ká má tún jalè mọ́ ó tún ṣe ní láàánú kì í ṣe nípa ti àwọn ọmọdé nìkan ẹni tí ó jẹ́ ìyàwó tẹ́lẹ̀ kí ó tó mọ jésù bí ọkọ bá ti jáde a máa lọ yẹ àpò ọkọ o a máa lọ yẹ ibi tí wọ́n ń kówó sí ibi tí wọ́n ń kó nǹkan mìíràn ibi tí wọ́n kó àwọn ìwé a máa lọ yẹ̀wò bóyá jẹ́ rí náírà 5 náírà 10 bó ṣe ń fọwọ́ fẹ́ tẹ́lẹ̀ nìyí gẹ́gẹ́ bí aláìgbàgbọ́ gbà tó wá sọ pé o ti di onígbàgbọ́ ǹjẹ́ kò jẹ́ nǹkan tìjú wípé síbẹ̀ o tún lọ ń yẹ àpò ọkọ wò o tún lọ ń yẹ ibi tí wọ́n ń kó nǹkan sí wò bóyá wàá rí náírà 5 bó bá sì mú náírà 5-10 yìí o kì í sọ fún ọkọ rẹ báwo ni o ṣe lè sọ wípé o ti di ẹni ìgbàlà o ní ẹni tí ń jalè tẹ́lẹ̀ kí ó má ṣe jalè mọ́ àwa tí ó jẹ́ pé tẹ́lẹ̀ ibi tá a ti ń ṣiṣẹ́ ká tó mọ ọlọ́run bí abẹ́fẹ́ gba ààyè ìsinmi àwọn tí ò tí ì níyàwó àwọn tí ò lọ́kọ wọ́n á sọ pé àwọn ti gbéyàwó ẹni tí ò bímọ kan alóhun ti bímọ mẹ́ta mẹ́rin kí ó ba lè gba owó ju bẹ́ẹ̀ lọ nísinsìnyí tó sọ pé o ti di onígbàgbọ́ o tí ì ṣàtúnṣe o lè tó ọjà tẹ́lẹ̀ tí wọ́n fi ń sanwó lé fún ọ o tún ṣe ń jalè bákan náà lónìí kí a tó di onígbàgbọ́ bí a bá dé ibi iṣẹ́ ní ago 9 a sọ pé a dé ago iṣẹ́ ní ago 7:30
gba to wa tun so pe o ti di onigbagbo nje ki se be lo tun se nje ki se iru iwa be lo tun hu unu ye ki yi pada ki o wa o ye ki abo akisa elegbin ti atijo o ye ki abo won sile eni tin jale ki o ma se jale mo sugbon ki okunkun ma se laala ki o ma sise ki o ma fi owo re sise ohun ti o dara ki ohun ki o le ni lati pin fun eni ti o se alaini ese ikokandinlogbon e ma se je ki oro idibaje kan ti enu yin jade e ma se je ki oro idibaje kan ti enu yin jade ewo ni an pe ni oro idibaje oro ti o mu ore ofe lowo nigba ti oko ba n ba yawo re soro ti o ba da bi eni pe an ba eru soro nigba ti oko ba n pe iyawo ni oruko inagije ti o dara nigba ti oko ba n so oro ti o le je ki eyan porisan le ki o kudanu nigba ti o ba n so si iyawo re oro idibaje ni tabi nigba ti iyawo na ti o ba n so wi pe ma so fun to je pe aran ti ile ibi to n ti wa a mo wi pe emi o ki n se eni ti eniyan kan le se bi o ti won si gba ti iyawo ba di e se gafara fun mi ki n lo ede yi o dabi asa eni ti o gbeko eni ti o leko eni ti o mo olorun eni ti o mo jesu ti iyawo ba tun soro si oko lona ti o dabi eni wi pe oko a ma ro pe iru obirin wo ni mo gbe sile yi eni ti o dabi eni wi pe o lagbara ju mi lo oro po lenu iyawo ju ti oko lo eni ti awon eyan ma so wi pe iyawo e de die o e ma binu o e ma je ki oro yi ki o gbodi lokan oko yin o ko dara be o ni nitori be o ni ki oro idi baje kan ki o ma se jade lati enu wa sugbon iru eyi ti o dara fun eko ki o le ma fi ore ofe fun awon tin gbo e ma se se mu emi mimo olorun binu eni ti a fi se edidi yin di ojo idande gbogbo iwa kikoro ati ibinu ati irunu ati ariwo ati oro buburu ni ki a mu kuro lodo yin pelu gbogbo aran kan olorun ti ko opolopo nkan sile fun wa to je wi pe bi a ba n ka won bi a ba n bojuto won bi a ba n se won ile wa yo toro olorun ti fun wa ni opolopo ase opolopo ilana ti o je wi pe bi eni kokan wa bi a ba n ji laaro ti a n fi oro olorun se dingi ti a n wo ti a si n fi diwon igbesi aye wa alaafia yo wa ni idile wa bi abamo pe ki oko ti ko to ba yawo soro wi pe a o gbodo ni iwa kikoro a o gbodo pon obirin yi loju a o gbodo fi ibinu ba iyawo lo a o gbodo fi irunu ba oko wa lo a o gbodo ni ariwo ninu ile wa se to je wi pe oko ati iyawo n soro atun gbo ni ile kerin ile karun won so pe lagbaja tun ti de o pe o fe lu iyawo e pa lose to koja won si lo won na lo church o won ka bibeli ju kini lo sugbon bo se ka bibeli to sibe sibe ija okuro ariwo okuro laarin won ko ye ko ri be oni gbogbo iwa kikoro ati ibinu ati irunu ati ariwo ati oro buburu ni ki a mu kuro lodo yin pelu aran kan e ma sore point keji yin eni iyonu e ma dariji ara yin gege bi olorun ninu kristi ti dariji yin oni ka ma dariji ara wa ninu ijo ka ma dariji ara wa ninu agbole ka ma dariji ara wa nibi ise ki a ma dariji ara wa pelu awa ati aladugbo ki a ma dariji ara wa gege bi olorun ninu kristi bi o ti dariji wa ye ki a se kia lo si ikori keji awon iwa okunrin titun e je wi pe awon nkan ogbologbo awon akisa igbin awon iwa atijo ki a ba won sile ki a ju won danu ki a ri wi pe iwa otun irin otun ki a ri wi pe won joba ni igbesi aye wa eyi ni o ye ki a se gege bi omo olorun wo kolose ori keta ese ikewa esi ti gbe okunrin titun ni wo esi ti gbe okunrin titun ni wo eyi ti a so di titun ni imo gege bi aworan eni ti o da esi ti gbe okunrin titun ni wo ohun ti a n so nihin a n so gege bi apejuwe bi eniyan se ma n woso nigba miran
bi aba ti ri enikan ti a ti mo tele tele eni yi ki a to mo a ri we pe irin to ma rin irin doti ni aso to ma nwo aso miran o le je aso ti enikan bun aso ti enikan fun aso yi o se se ki o ti ya die tabi ki o ti doti die o se se nitori eni yi ko ni imototo o ma rin irin doti baba ti e ti ri also ah lagbaja niyan bo ba je obirin ni ko je tun irun e se ko je fo enu laaro ko si je wo aso to dara bi a ba ti ri also ah lagbaja ni bi ti e ti ri niyan ba ti e fun laso eni irin doti koko lowo e sugbon eni yi ni a ri wo pe boya o di onigbagbo bi o si ti di onigbagbo a o mo igba ti o di onigbagbo yi ati kuro ni adugbo ibi to ngbe ki se be nikan o wa ti loko olorun wa tun ti se lori to je wepe o ni oko ti o je ajeseku to ni die lowo o si tun wa ti ko iwa imototo eni yi nitori wepe o ti loko ati kon ni iwa imototo iyi pada ti de ni osose atun irun we se ni ojojumo aro amu ohun ti a fi nfonu a fo enu ati wepe aso to wa wo nisisin yi ni toto lo je aso e won tun won si sugbon won je aso ti o je ki o wa ni imototo bi o ba tin bo lokere boya a o ti ri fun bi odun kan tabi odun meji awari o je ni ti a o le damomo awa so wepe abi lagbaja ni abi lagbaja ko o tun wa tin yan fanda fanda awa duro atejumo o wa ki wa pe arabirin e ka ro atabi e ka san tabi e ka le o abi won ni abi won ko emi ni ki lo de so fun mi joko pe tan fun ba o ni nkan se yi pada o ki rin bayi ri olorun lo da mi lola olorun lo mu yi pada wa be na ni fun ni gbagbo be na ni fun ni gbagbo awa ti o je wi pe aso egbin akisa elegbin omo ni nokuna la je tele tele awa ti di iyawo Jesu Kristi awa ti a ti da lola ti a ti dariji awa ti a ti mu egbin ti a ti mu kuro ni igbesi aye wa ti Jesu to a ti di olugbala wa ti Jesu ti o ti fi aso ododo wo wa ti Jesu ti o ti ko wa gege bi a ti rin gege bi a ti soro gege bi a ti huwa gege bi a ti se gege bi a ti ba eni keji wa lo nigba ti a ba ri wa a da bi eni wi pe a o ni le da wa momo nitori igbesi aye titun iwa otun yo wa si igbesi aye wa pe efesu lekan si efesu ori kerin ese ikerin le logun ki ese gbe okunrin titun ni wo eyi ti ada nipa ti olorun li ododo ati ni iwa mimo otito sori ikan na ni bibeli o nso fun wa o ni ki a di titun ki a di titun ki a be si ni rin irin otun ki a be si ni hu iwa otun ninu romu ori kejila romu ori kejila ese ikeji ki e ma se da ki e ma se da dara yin po mo aye yi sugbon ki e parada lati di titun ni ironu yin ki eyin ki o le ri idi ife olorun ti o dara ti o si se itewogba ti o si pe awon kan won yi won je ki o ye wa we pe olorun fe ki a dabi Jesu ni gbogbo ise wa ni oro enu wa ni ohun gbogbo ti a nso ti a nse ki a dabi Jesu Kristi nitori be o ye ki iye pada yi ki o farahan ni igbesi aye wa bi iye pada yi ba farahan ni toto kini ohun ti a o tun ri a o ri idapo ati ajumosepo ninu isokan je ki a lo si kolose ori keta ese ikokanla kolose ori keta ese ikokanla nibi ti ko le si heleni ati jew ikola ati aikola alaigbede ara skitia eru ati omnira sugbon kristi li ohun gbogbo ninu ohun gbogbo nihin ni Paul tun ti wa nso nkan miran fun wa o je ohun ti a menuba lana ninu isin wa ti ojo aiku o nso fun wa wipe nigbati a ba ti ba olorun pade nigbati a ba ti di eniyan olorun eniyan mimo wipe okuta idigbolu tabi ogiri ikele
ti o wa laarin wa wi pe a o wo won pale o so ni hin o fi awon nkan meji meji o fi won wera won o si so fun a wi pe awon idabo ti o ti wa laarin awon nkan meji meji meji won yi wi pe ati mu okuro lakoko o so nipa ti heleni ati jew bi aban so nipa heleni eyi so nipa awon giriki ṣùgbọ́n ní èdè tí ó lè yí ọ dáadáa wọ́n máa wọ́n pè wọ́n ní kẹfẹ̀rí àwọn jíù wọ́n máa ń pe gbogbo àwọn ènìyàn tó kù wọ́n máa ń pè wọ́n ní kẹfẹ̀rí wọn kì í dá sí wọn ó ní ṣùgbọ́n bí ẹni tí a ń pè ní kẹfẹ̀rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ àti ẹni tí a ń pè ní jíù bí ó bá ti mọ ọlọ́run àwọn méjèèjì gbogbo nǹkan tí ó pa àlà sáàrin wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ a ó mú wọn kúrò wọn ó di ènìyàn titun wọ́n ó di ọ̀rẹ́ ara wọn kì í ṣe bẹ́ẹ̀ nìkan ìkọlà àti aláìkọlà àwọn tí a kọ nílà ni àwọn jíù àwọn aláìkọlà ni àwọn tí ó ní àwọn ẹ̀sìn mìíràn tí àwọn jíù tí wọ́n ṣe ṣíọ̀ sí wọn tí wọ́n sọ wípé wọn kò ṣe dáradára ó ní bí wọ́n bá ti mọ jésù àti ẹni tó ti kọlà àti aláìkọlà wọn á di ìkan ó ní àwọn kan wà aláìgbèdè ó tún ní àwọn mìíràn wọ́n jẹ́ ara skitia wọ́n jẹ́ nǹkan méjì kì í ṣe ìkan náà aláìgbèdè lápá kan ara skitia lápá kejì ó ní àwọn wọ̀nyí bákan náà bí wọ́n bá ti mọ jésù kristi àwọn nǹkan tí ó dàbí ẹni wípé a fi yà wọ́n nípa tẹ́lẹ̀tẹ́lẹ̀ a ó mú wọn kúrò ó tún wá sọ nípa ẹrú àti òmìnira wípé àwọn tí ó ní òmìnira bóyá wọ́n ní iṣẹ́ ti ara wọn wọ́n ní ilé ti ara wọn kò sẹ́ni tí ó fún wọn sí abẹ́ ìsìnrú wọ́n ní òmìnira àwọn mìíràn tí wọ́n sì jẹ ẹrú nígbà tí wọ́n ti bá jésù kristi pàdé wọ́n di ọ̀kan náà èyí là ń sọ fún wa wípé bí a bá ti mọ ọlọ́run wípé a ò ní máa fi ìyàtọ̀ sí àwọn kan tí wọ́n wá láti gúúsù tàbí àwọn tí wọ́n wá láti àríwá àwọn tí wọ́n wá láti ìlà oòrùn tàbí àwọn tí wọ́n láti ìwọ oòrùn wípé kristi yóò jẹ́ ohun gbogbo nínú ohun gbogbo kì yóò sí ìyapa kì yóò sí ìdàbò láàrin ẹnì kọ̀ọ̀kan wa àti nínú ẹnì kọ̀ọ̀kan wa gbogbo wa yóò fohùn ṣọ̀kan papọ̀ a ó ní ọlọ́run kan kristi kan olùgbàlà kan ẹ̀mí kan a ó máa ní ẹ̀kọ́ kan ìgbàgbọ́ kan a ó sì wà ní ìṣọ̀kan nínú jésù kristi èyí ni ọlọ́run kọ wa lónìí nísinsìnyí ó yẹ kí a dìde dúró kí a sọ fún ọlọ́run wípé àwọn ìwà àtijọ́ ìwà ògbólógbò ti àtijọ́ wípé ó yẹ kí a dágbére fún wọn pátápátá ó yẹ kí a sọ fún ọlọ́run wípé a fẹ́ di titun ní ìwà wa ní ìrìn ẹsẹ̀ wa ní ìwọṣọ wa pàápàá ní bí a ṣe ń bá ẹnì kọ̀ọ̀kan ẹnì kejì wa lò ó yẹ kí a di titun ní ohun gbogbo tí a ń ṣe kí a bọ́ àwọn ìgbà ògbólógbò àwọn ẹ̀kísà ẹlẹ́gbin ti àtijọ́ kí a bọ́ wọn kí a sọ wọ́n dànù kí a sì jẹ́ kí ìwà titun kí ó jọba ní ìgbésí ayé wa ó yẹ kí a gbàdúrà o sọ fún ọlọ́run bá ọlọ́run sọ̀rọ̀ ṣé àwọn nǹkan tí a ń dárúkọ wọ̀nyí ṣé wọ́n ṣì wà ní ìgbésí ayé rẹ ni èwo ni a tún ká àgbèrè mọ́ onígbàgbọ́ lọ́wọ́ tàbí ìwà èrí tàbí ìfẹ́ kò fẹ́ tàbí ìwà búburú ìfẹ́ búburú tàbí ìfẹ́ gbígbóná ẹnìkan sí ẹnìkejì tàbí ojú kòkòrò tàbí ohun mìíràn tí kò dára kí a tún máa ba lọ́wọ́ onígbàgbọ́ kò yẹ kó rí bẹ́ẹ̀ ẹ jẹ́ kí a sọ fún ọlọ́run gbàdúrà sọ fún ọlọ́run ìwà ìmọtí ara ẹni nìkan ìwà ògbólógbò ti àtijọ́ ìwà tí ó ìjà àti ìrunú jẹ́ kí a sọ wọ́n dànù kí àwọn kan ìkókò ní ìgbésí ayé wa bí a bá jẹ́ olóòótọ́ bí a bá jẹ́ olóòótọ́ kí a sọ fún ọlọ́run ó dájú yóò mú ìyípadà rere ìyípadà ọ̀tún bá ẹnì kọ̀ọ̀kan wa.

fún àwọn tí ó ti ìgbéyàwó àwọn tí ó ti lọ́kọ rárá ṣe mọ̀ wípé Jobu ó jẹ́ ẹni tó ti níyàwó ó jẹ́ ẹni tí ó ti bímọ ó sì mọ nǹkan tí ó ṣẹlẹ̀ sí àwọn ọmọ rẹ̀ ṣùgbọ́n ìyàwó ṣì wà láàyè ó ní ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ìdánwò máa ń dé bí òun bá rí àwọn wúndíá bí òun bá tẹjú mọ́ wọn wípé bí òun bá tẹjú mọ́ wọn ó ṣeéṣe kí àwọn nǹkan mìíràn tí ọlọ́run kò fẹ́ kí ó tún jẹyọ ní ìgbésí ayé òun èlé ó fi sọ wípé òun dá má jẹ̀mú pẹ̀lú ojú òun wípé kí òun kí ó má ṣe tẹjú mọ́ wúndíá àwọn wúndíá tí a ní ní àkókò ní ìgbà tiwa yìí àwọn obìnrin tí a ní ní àkókò tiwa yìí tí wọn kì í wọṣọ kanlẹ̀ àwọn tí ó jẹ́ wípé bí wọ́n bá jókòó aṣọ wọn àfò sókè bí a bá ṣọra bí a bá lọ wo ibi tí ò yẹ kí a wò a ó máa rí ìhòhò wọn ó ní nítorí bẹ́ẹ̀ ìwọ tí o fẹ́ fi ìjọba ọ̀run ṣeré jẹ ìwọ ni o ní láti dá májẹ̀mú pẹ̀lú ojú rẹ wípé bí àwọn wọ̀nyí tí wọn kò máa ṣọ́wọ̀ àwọn wọ̀nyí tí wọn kò lọ́lọ́run àwọn wọ̀nyí tí wọn kò mọ bí a ṣe tọ́jú ara ẹni bí wọ́n bá jókòó nítòsí rẹ bí wọ́n bá dúró nítòsí rẹ tàbí wọ́n wà níbikíbi tí wọ́n sì fẹ́ jẹ́ okùnfà tàbí wọ́n fẹ́ jẹ́ ìdẹ̀wò ìdánwò fún ọ ìwọ ni ó ń láti bá ojú rẹ àti ọkàn rẹ dá májẹ̀mú wípé ò ní lọ sínú ẹ̀ṣẹ̀ jẹ́ kí a padà sí Kolose orí kẹta ẹsẹ̀ karùn-ún nítorí náà ẹ máa pa àwọn ẹ̀yà ara yín tí ń bẹ̀lé ayé ẹ máa pa wọ́n run ìgbà mìíràn ó ṣeéṣe kí ó jẹ́ àwọn ìwé tí a ti ya àwọn obìnrin tó wà níhòòhò tí a yà wọ́n sí àwọn mìíràn wọ́n máa tan ara wọn jẹ wọn a gbé irú ìwé bẹ́ẹ̀ wọn a gbé lọ́wọ́ wọn a máa wo àwọn àwòrán tí ó fa ọkàn ẹni sínú ẹ̀ṣẹ̀ bí ẹlòmíràn bá ń bọ̀ tí ó jẹ́ arákùnrin bí ẹlòmíràn bá ń bọ̀ tí ó jẹ́ arábìnrin wọn a sáré pa ìwé náà dé ta ló ń tàn jẹ àfọ́jú tó dijú tó ní òun ò ríran nígbà tí òun dijú gbà tó lajúlẹ̀ ta ló rí àwa tí a ń tan ara wa jẹ tí a ń wo àwọn obìnrin ìhòòhò àwa tí a ń tan ara wa jẹ tí a tún lọ ń gbé àwọn àwòrán àwòrán tí ò dára àwòrán bóyá a rí nínú ìwé kan tí wọ́n ń tà bóyá a rí nínú àwọn ìwé ìròyìn tí a tún lọ ń wo nǹkan wọ̀nyí tí ọkàn wa tí ó ń kúrò lọ́dọ̀ ọlọ́run bí a bá fẹ́ fi ìjọba ọlọ́run ṣeré jẹ́ ń sọ fún wa wípé kí a mú àwọn nǹkan wọ̀nyí kúrò ní ìgbésí ayé wa àti ìwà èérí ìwà èérí ìwà ọ̀bùn ọ̀rọ̀ tí kò dára a máa ń rí ẹ̀yin obìnrin ẹ tẹ́tí sílẹ̀ ní ibi tí ẹ ti lọ ń dirun bí ó bá jẹ́ pé ibi ìdirun àwọn tí ó wà nínú ayé ni tí ò sọ fún arábìnrin wípé arábìnrin ràn mí lọ́wọ́ láti wá bá mi dirun tí ó jẹ́ wípé o lọ síbi tí wọ́n ti ń dirun nínú ayé wàá rí wípé ọ̀rọ̀ kò bákùn gbé ọ̀rọ̀ tí kò dára ìwà ọ̀rọ̀ èérí ọ̀rọ̀ nípa nǹkan àṣírí láàrin ọkùnrin àti obìnrin wọ́n máa sọ níbẹ̀ àwọn adirun àwọn tí ó ń dirí wọ̀nyí wọ́n sì máa ṣẹ̀fẹ̀ wọ́n máa ṣe wọ́n máa drẹ́rìn wọ́n máa dápàrá wípé báyìí ìwọ tí o sọ pé o jẹ́ ọmọ ọlọ́run bí o bá ń jókòó sí irú ibi bẹ́ẹ̀ o mọ̀ wípé o lè jẹ́ kí nǹkan mìíràn kí o wọnú ọkàn rẹ tàbí ìwọ tí o jẹ́ ọkùnrin tí o lọ gẹrun ibi tí o ti ń gẹrun ní àwọn tí wọ́n ń gẹrun wọ́n máa sọ̀sọkúsọ wọ́n máa dápàrá wọ́n máa sọ nǹkan mìíràn tí kò dára tàbí ó ṣeéṣe nídìí ayò nídìí ẹmu nídìí ọtí nídìí lúdò ni wọ́n máa ti ń sọ àwọn nǹkan wọ̀nyí tí kò dára fún etí onígbàgbọ́ láti gbọ́ èyí ni a fi ń sọ fún wa wípé kí a pa nǹkan wọ̀nyí run kí a mú wọn kúrò ní ìgbésí ayé wa kí a má tilẹ̀ débẹ̀ ó ní ìfẹ́kúfẹ̀ẹ́ ìfẹ́kúfẹ̀ẹ́ gba tí o bá rí aláta lọ́jà ìwọ onílé lọ́nà ìwọ tí o ti jẹ́ ẹni tó gbéyàwó sílé tí o tún lọ fọwọ́ kàn lẹ́ẹ̀kẹ́ tán pé ẹ báwo ló ṣe rí ńbẹ báwo lè o mọ̀ pé ìfẹ́kúfẹ́ nìyẹn ìwọ tí ó jẹ́ wípé ẹni tí ó ń gbé nínú ilé pẹ̀lú ẹ tí ó jẹ́ obìnrin nítòótọ́ ló sọ pé ó jẹ́ ara ilé mi ara ilé ẹ tó tún lọ ń yẹ pátá ẹ wò nígbà tí ìyàwó ẹ sùn o rí wípé nǹkan míì ti ń wá sínú ọkàn ẹ ìyẹn náà ń pè ní ìfẹ́kúfẹ́ẹ́ àti ìfẹ́ búburú èyí tó máa jẹ́ kí ènìyàn kí ó jáde ó aago mọ́kànlá lù ọkùnrin tún jáde lé ńbo ló ń lọ ìyàwó wà nílé ọmọ wà nílé ó tún jáde láago mọ́kànlá kì í ṣe wípé o ní iṣẹ́ òru tó o fẹ́ lọ ṣe ńbo ló ń lọ ẹnbo fẹ́ lọ kí ẹnìkan ta ló fẹ́ lọ kí ó yẹ kí a ṣọ́ra bí a bá fẹ́ wọ ìjọba ọlọ́run ó ní àti ojú kòkòrò tí í ṣe ìbọ̀rìṣà ojú kòkòrò nígbà tí ọkàn wa bá ń fà sí ohun tí kò yẹ kí ó fà sí èyí ni a ń pè ní ojú kòkòrò bí nǹkan wọ̀nyí bá rí bẹ́ẹ̀ à ń kìlọ̀ fún wa wípé kí a

Pharaoh. Ìdájọ́ Ọlọ́run kò jìnà sí àwọn ènìyàn bẹ́ẹ̀ wẹ́sẹ̀ kẹfà. Nítorí ohun tí ìbínú Ọlọ́run fi ń bọ̀ wá sórí àwọn ọmọ aláìgbọ́ràn. Àwọn ọmọ aláìgbọ́ràn nínú èyí tí ẹ̀yin pẹ̀lú ti ń rìn nígbà kan rí, nígbà tí ẹ̀yin wà nínú nǹkan wọ̀nyí. Ó ń sọ fún wa ní apá kejì ìwàásù wa nínú ẹ̀kọ́ wa lónìí, àwọn ìdí tí a ní láti pa wọ́n run, àwọn ìdí tí a ní láti pa àwọn ẹ̀yà ara wa tí ó ń bẹ̀lé ayé tí a ní láti pa wọ́n run. Ó ní nítorí ìbínú Ọlọ́run ó ń bọ̀ wá sórí àwọn ọmọ aláìgbọ́ràn. Ìdí kan pàtàkì ni wípé ìdájọ́ Ọlọ́run, ìbínú Ọlọ́run ó ń bọ̀ sórí àwọn ẹlẹ́ṣẹ̀. Kí a wo Rómù orí kìíní ẹsẹ̀ ìkejìdínlógún. Nítorí a fi ìbínú Ọlọ́run hàn láti ọ̀run wá sí gbogbo àìwàbí Ọlọ́run àti àìṣòdodo ènìyàn, àwọn ẹni tí ó fi àìṣòdodo tẹ òtítọ́ mọ́lẹ̀. Àwọn ẹlòmíràn wọ́n máa ń ṣe bẹ́ni wípé wọn kò mọ òtítọ́, a sì ti fi ẹ̀kọ́ ìhìnrere kọ́ wọn. Ìgbà mìíràn tí wọ́n bá ń ṣe nǹkan tí ó jẹ́ wípé kò dára, kò bọ́ sí gẹ́gẹ́ bí ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run, wọ́n máa sọ pé àwọn ò mọ̀ ni, ó sì mọ̀ o, ẹ̀mí Ọlọ́run sì ń kìlọ̀ fún, ó sì ti kà á nínú ọ̀rọ̀ Ọlọ́run. Ó ní àwọn tí ó fi àìṣòdodo tẹ òtítọ́ mọ́lẹ̀, ó ní irú àwọn bẹ́ẹ̀ ìdájọ́ Ọlọ́run yóò wá sórí wọn. Nínú ìwé ìfihàn orí 21 ẹsẹ̀ ìkẹjọ, ìfihàn orí 21 ẹsẹ̀ kẹjọ, ṣùgbọ́n àwọn ojo, àwọn àti aláìgbàgbọ́, àti ẹni ìríra, àti apànìyàn, àti àgbèrè, àti oṣó, àti abọ̀rìṣà, àti àwọn èké gbogbo ni yóò ní ipa tiwọn nínú adágún tí ń fi iná àti súlfúrù jó. Èyí ni ikú kejì. Ó ń sọ fún wa wípé ìyà ayérayé, ìyà àìlópin, ó ń bẹ fún àwọn ènìyàn tí wọ́n kú sínú ẹ̀ṣẹ̀. Èyí ni ó fi yẹ kí a bá Ọlọ́run sọ̀rọ̀. Èyí ni ó fi yẹ kí a sọ fún Ọlọ́run wípé a fẹ́ bọ́ kúrò lọ́wọ́ ẹ̀ṣẹ̀. A kò fẹ́ kí ẹ̀ṣẹ̀ kí ó ní ipá, kí ó ní ìpín nínú ìgbésí ayé wa. A fẹ́ kí ẹ̀jẹ̀ Jésù Kristì kí ó wẹ̀ wá mọ́. A fẹ́ kí àwọn nǹkan wọ̀nyí kí ó kúrò ní ìgbésí ayé wa. O ti rí ọ̀rọ̀ Ọlọ́run lónìí, o ti rí ẹ̀kọ́ ìhìnrere, o ti rí ohun tí Ọlọ́run ń béèrè lọ́wọ́ rẹ. Ohun tí ó kù fún ọ ni pé kí o lọ bá Ọlọ́run sọ̀rọ̀, kí ó ní kí Ọlọ́run kí ó fún ọ lágbára láti lè pa àwọn ẹ̀yà ara tí ń bẹ nínú ayé run, láti lè pa àgbèrè run, láti lè pa ẹ̀wà ìrì run, láti pa ìfẹ́kùfẹ́ run, láti pa ẹ̀wà búburú mu, láti pa ojú kòkòrò, láti pa àrùn. Dìde kí o sọ fún Ọlọ́run, dìde kí o bá Ọlọ́run sọ̀rọ̀. Bí a bá ti gba ọkàn rẹ là, ó yẹ kí o béèrè orí ọ̀fẹ́ tí ó fi jólóòótọ́ sí ẹ̀kọ́ ìhìnrere. Bí a bá ti dárí ẹ̀ṣẹ̀ rẹ jì ọ́, ó yẹ kí o béèrè orí ọ̀fẹ́ lọ́wọ́ Ọlọ́run tí ó fi máa gbé ní òdodo, ní ìwà mímọ́, ní ìwà bí Ọlọ́run lé ọjọ́ ayé rẹ gbogbo, yálà ní ìkọ̀kọ̀, yálà ní gbangba, yálà níbi tí àwọn ènìyàn wà, yálà níbi tí àwọn ènìyàn kò sí, yálà níbi tí àwọn onígbàgbọ́ mìíràn tí wọ́n ti lè rí ọ, yálà níbi tí àwọn ẹlòmíràn kò ti lè rí ọ. Sọ fún Ọlọ́run wípé o fẹ́ jólóòótọ́, o fẹ́ pa ẹ̀kọ́ yìí mọ́, o fẹ́ pa àwọn ẹ̀yà ara tí ń bẹ̀lé ayé, o fẹ́ pa wọ́n run, o fẹ́ jẹ́ ti Ọlọ́run. Dìde kí o sọ fún Ọlọ́run, má jẹ́ kí ẹnikẹ́ni kí ó di ọ lọ́wọ́, má jẹ́ kí ẹnikẹ́ni kí ó tún pè ọ sí ìpàdé kan lẹ́yìn ìsìn, má jẹ́ kí ohunkóhun kí ó gba àdúrà lọ́wọ́ rẹ. Dìde kí o bá Ọlọ́run sọ̀rọ̀, kí o sọ fún Ọlọ́run kí o gbàdúrà títí ó fi gbàdúrà àgbáyé orí, títí ó fi ní oore ọ̀fẹ́ láti ọ̀dọ̀ Ọlọ́run, títí ó fi ní agbára láti ọ̀dọ̀ Ọlọ́run, títí ó fi ní ọkàn láti pa gbogbo nǹkan wọ̀nyí run ní ìgbésí ayé rẹ. Ọlọ́run yóò fún ọ lóore ọ̀fẹ́ kí o bá lè jẹ́ oníwà mímọ́ olóòótọ́ títí di ọjọ́ ìkẹyìn, títí pé yóò fi dún tí a ó fi pa àwọn ènìyàn mímọ́ láradà. Sọ fún Ọlọ́run wípé o fẹ́ bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀, o fẹ́ máa gbé ìgbésí ayé òdodo, o sì ń fẹ́ láti gbé ìgbésí ayé tí ó bá ọ̀rọ̀ Ọlọ́run mu. Sọ fún Ọlọ́run wípé kí o fún ọ lóore ọ̀fẹ́. Ó ṣeéṣe kí àwọn ènìyàn kí ó máa rò wípé o jẹ́ ènìyàn Ọlọ́run, ṣùgbọ́n ìwà rẹ ń kọ́, ìrìn rẹ ń kọ́, àwọn nǹkan tí ó ń ṣe ń kọ́. Sọ fún Ọlọ́run wípé o fẹ́ jẹ́ ti Ọlọ́run láti ìsinsìnyí lọ títí Jésù yóò fi dé.

0: Ìwé kìíní ti Samueli, orí ìkẹfà, àpótí Olúwa wà ní ilẹ̀ àwọn Filistini ní oṣù méje. Àwọn Filistini sì pe àwọn àlùfà àti àwọn alásọ tẹ́lẹ̀ wípé, àwo ti ṣe àpótí Olúwa sí, sọ fún wa ohun tí àwo fi ran lọ sí ipò rẹ̀. Wọ́n sì wípé, bí ẹ̀yin bá ran àpótí Ọlọ́run Ísírẹ́lì lọ, má ṣe ran lọ lófo, ṣùgbọ́n bí ó ti wù kí ó rí, ẹ ṣe ìrúbọ ẹ̀bí fún un, a ó sì mú yín láradá, ẹ̀yin ó sì mọ ohun tí ó ṣe tí ọwọ́ rẹ̀ kò fi kúrò ní ara yín. Wọ́n wípé kí ni ìrúbọ náà tí a ó fi fún un. Wọ́n sì dáhùn pé ìyọ̀dí wúrà márùn-ún àti ẹ̀lérí wúrà márùn-ún gẹ́gẹ́ bí iye ìjòyè Filistini nítorí pé àjàkálẹ̀ àrùn kan náà ni ó wà ní ara gbogbo yín àti àwọn ìjòyè yín. Nítorí náà, ẹ̀yin ó ya èrè ìyọ̀dí yín àti èrè ẹ̀lérí yín tí ó ba ilẹ̀ náà jẹ́, ẹ̀yin ó sì fi ògo fún Ọlọ́run Ísírẹ́lì, bóyá yóò mú ọwọ́ rẹ̀ fẹ́rẹ̀ lára yín àti lára àwọn Ọlọ́run yín àti kúrò lórí ilẹ̀ yín. Ǹjẹ́ èyí ti ṣe tí ẹ̀yin fi sé àyà yín le bí àwọn ará Egypt àti Pharaoh ti sé àyà wọn le nígbà tí ó ṣiṣẹ́ ìyanu ńlá láàrin wọn? Wọn kò wá jẹ́ kí àwọn ènìyàn náà lọ bí wọ́n sì lọ. Nítorí náà, ẹ ṣe kẹ̀kẹ́ tuntun kan ní ìsinsìnyí, kí ẹ sì mú abo màálùú méjì tí ó ń fi ọmú fún ọmọ, èyí tí kò tí gba àjàgà sí ọrùn rí, kí ẹ sì so mọ́ kẹ̀kẹ́ náà, kí ẹ̀yin kí ó sì mú ọmọ wọn kúrò lọ́dọ̀ wọn wá ilé, kí ẹ̀yin kí ó sì gbé àpótí Olúwa nìka orí kẹ̀kẹ́ náà, kí ẹ̀yin kí ó sì fi ohun èlò wúrà wọn nì tí ẹ̀yin dà fún un nítorí ẹbọ rẹ ìrékọjá nínú àpótí kan ní apá kan rẹ̀, kí ẹ̀yin ràn bí ó sì lọ, kí ẹ sì kíyèsí bí ó bá lọ sí ọ̀nà agbègbè tirẹ̀ sí Betishemeshi, a jẹ́ pé òun náà ni ó ṣe wá ní búburú yìí, ṣùgbọ́n bí kò bá ṣe bẹ́ẹ̀, nígbà náà ni àwo tó mọ̀ pé kì í ṣe ọwọ́ rẹ̀ ni ó lù wá, ṣùgbọ́n èsì ni ó ṣe sí wa. Àwọn ọkùnrin náà sì ṣe bẹ́ẹ̀, wọ́n sì mú abo màálùú méjì tí ń fi ọmú fún ọmọ, wọ́n sì dè wọ́n mọ́ kẹ̀kẹ́ náà, wọ́n sì sé ọmọ wọn mọ́ ilé, wọ́n gbé àpótí Olúwa wá lórí kẹ̀kẹ́ náà, àpótí pẹ̀lú ẹ̀lérí wúrà náà àti èrè ìyọ̀dí wọn. Àwọn abo màálùú náà sì lọ tààrà sí ọ̀nà Betishemeshi, wọ́n sì ń ké bí wọ́n ti ń lọ ní ọ̀nà òpópó, wọn kò yà sí ọ̀tún tàbí sí òsì. Àwọn ìjòyè Filistini tẹ̀lé wọn lọ sí agbègbè Betishemeshi. Àwọn ará Betishemeshi ń kórè àlìkámà wọn ní àfonífojì, wọ́n gbé ojú wọn sókè, wọ́n sì rí àpótí náà, wọ́n sì yọ̀ láti rí i. Kẹ̀kẹ́ náà sì wọ inú oko Joshua ará Betishemeshi, ó sì dúró níbẹ̀ ibi tí òkúta ńlá kan gbé wà. Wọ́n la igi kẹ̀kẹ́ náà, wọ́n sì fi màálù wọn nírú ẹbọ sísun sí Olúwa. Àwọn ọmọ Lefi sì sọ àpótí Olúwa náà kalẹ̀ àti àpótí tí ó wà pẹ̀lú rẹ̀ níbi tí ohun èlò wúrà wọn ni gbé wà. Wọ́n sì fi lé orí òkúta ńlá náà. Àwọn ọkùnrin Betishemeshi sì rú ẹbọ sísun àti ẹbọ sí Olúwa ní ọjọ́ náà. Nígbà tí àwọn ìjòyè Filistini márùn-ún sì rí, wọ́n tún yí padà lọ sí Ekroni ní ọjọ́ kan náà. Wọ́n yí ni ìyọ̀dí wúrà tí àwọn Filistini dá fún ìrúbọ sí Olúwa. Ọ̀kan ti Ashdodu, ọ̀kan ti Gaza, ọ̀kan ti Ashkeloni, ọ̀kan ti Gati, ọ̀kan ti Ekroni. Ẹ̀lérí wúrà náà sì rí gẹ́gẹ́ bí iye gbogbo ìlú àwọn Filistini tí ó já sí ti àwọn ìjòyè márùn-ún náà, àti ìlú olódi, àti àwọn ìletò títí ó fi dé ibi òkúta ńlá Abeli lórí èyí tí wọ́n gbé àpótí Olúwa kà. Òkúta èyí tí ó wà títí di òní nínú oko Joshua ará Betishemeshi. Òun sì pọ́n àwọn ọkùnrin Betishemeshi lójú nítorí tí wọ́n bẹ inú àpótí Olúwa wò. Iye wọn tí ó pa nínú àwọn ènìyàn náà jẹ́ 675 ọkùnrin. Àwọn ènìyàn náà pohùn rere ẹkún nítorí tí Olúwa fi ìparun ńlá pa ọ̀pọ̀ àwọn ènìyàn náà run. Àwọn ọkùnrin Betishemeshi sì wípé, ta ni yóò lè dúró níwájú Olúwa Ọlọ́run mímọ́ yìí, àti lọ́dọ̀ ta ni yóò lọ bí ó kúrò lọ́dọ̀ wa? Wọ́n rán àwọn iṣẹ́ sí àwọn ará Kajadiarimu wípé, àwọn Filistini mú àpótí Olúwa wá, ẹ sọ̀kalẹ̀ wá kí ẹ gbé lọ sọ́dọ̀ yín.
1: This CLM Radio, the spiritual warfare is our concern.

kò tí ó sọ wá di mímọ́ ó ní kí á dì í mú ṣinṣin kí ẹnikẹ́ni kí ó má bàa gba nǹkan wọ̀nyí lọ́wọ́ wa nínú orin dáfídì ìkejìléníàádọ́rùn-ún ọgọ́rùn-ún lé méjìlá òókan òókan èjì orin dáfídì ìkejìléníàádọ́rùn-ún ni à ń kà á ní ẹsẹ ìkeje ó ní kì yóò bẹ̀rù ìyìn búburú àyà rẹ̀ ti mú ọ̀nà kan ó gbẹ́kẹ̀lé olúwa èyí jẹ́ wípé a kò gbọ́dọ̀ jẹ́ ṣekúṣẹyẹ a ní láti di ọ̀nà kan yìí ọ̀nà ìgbàlà ọ̀nà ìrere ọ̀nà ìwà mímọ́ a ní láti dì í mú ó ní àyà rẹ̀ tàbí ọkàn rẹ̀ mú ọ̀nà kan ó gbẹ́kẹ̀lé olúwa èyí ni ohun tí a ní láti ṣe bí a bá fẹ́ dé ìjọba ọ̀run bí a kò bá fẹ́ dàbí aya lọ́ọ̀tì tí ó bojúwẹ̀yìn sí tí ó sì di ọ̀wọ́n iyọ̀ tí ó ní ìdájọ́ ọlọ́run tí ó débá nítorí ìfẹ́ ayé nítorí a ti sọ fún wa wípé ẹni tí ó bá fẹ́ ayé dandan ni yóò bá ayé kọjá lọ nínú Filipi orí kẹta ẹsẹ ìkẹtàlá ara èmi kò ka ara mi sí ẹni tí ọwọ́ rẹ ti tẹ̀ ẹ́ ná ṣùgbọ́n ohun kan yìí lè mi ń ṣe èmi gbàgbé àwọn nǹkan tí ó wà lẹ́yìn mo sì ń nàgà wo àwọn nǹkan tí ó wà ní ìṣáájú èmi ń lépa àti dé òpin eré ìje ni fún èrè ìpè gíga ọlọ́run nínú jésù kristi èyí sọ fún wa wípé paulu apostoli nítòótọ́ ó ní ìgbàlà ó ní ṣùgbọ́n èmi kò ká ara mi sí ẹni tí ọwọ́ rẹ ti tẹ̀ ẹ́ ná èmi ń nàgà èmi ń lépa èmi ń tẹ̀síwájú ní ìgbà gbogbo nítòótọ́ ni ó ní ìsọ̀rí mímọ́ àti agbára ẹ̀mí ọlọ́run ó sì ṣe iṣẹ́ ọ̀pọ̀lọpọ̀ gẹ́gẹ́ bí apostoli ní ìjọba ọlọ́run ó jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ wá sí ìjọba ọlọ́run tí wọ́n ní ìgbàlà ó ní ṣùgbọ́n lẹ́yìn tí òun ti ṣe àwọn nǹkan wọ̀nyí lẹ́yìn tí òun ti ní àwọn ìrírí onígbàgbọ́ èmi kò ká ara mi sí ẹni tí ọwọ́ rẹ ti tẹ̀ ẹ́ náà ṣùgbọ́n ohun kan ṣoṣo lé èmi ń lépa ohun kan ṣoṣo lé èmi ń ṣe èmi ń gbàgbé àwọn nǹkan tí ó wà lẹ́yìn nítorí pé ìbá ṣe iṣẹ́ rere tí a ti ṣe ìbá ṣe àwọn ẹ̀ṣẹ̀ tí a ti dá tí ó ti kọjá lọ tí ọlọ́run ti dáríjì wá ó ní kí a gbàgbé àwọn nǹkan tí ó wà lẹ́yìn kí a sì máa nàgà kí a máa lépa kí a máa tẹ̀síwájú láti wo èyí tí ó wà níwájú èmi ń lépa láti dé òpin eré ìje ìbẹ̀rẹ̀ kì í ṣe oníṣẹ́ ẹni tí ó bá forí tì í títí dé òpin òun la ó gbàlà nítorí bẹ́ẹ̀ ni apostoli ṣe ń sọ fún wa wípé èmi ń lépa o èmi sì ń tẹ̀síwájú láti lè dé òpin eré ìje ni fún èrè ìpè gíga ọlọ́run nínú kristi jésù a ti rí ohun tí ó ṣẹlẹ̀ sí aya lọ́ọ̀tì ó ṣeéṣe kí ó rò wípé nígbà tí òun ti jẹ́ ìbátan abrahamu ó ṣeéṣe kí ó rò wípé nígbà tí ọlọ́run ti yẹ àwọn sí tó bẹ́ẹ̀ tí ó ran àwọn áńgẹ́lì méjì sí ilé wọn ó ṣeéṣe kí ó rò wípé nígbà tí àwọn áńgẹ́lì ti jẹ oúnjẹ tí òun fi ọwọ́ òun sè tàbí kí ó máa rò wípé àwọn áńgẹ́lì wọ́n ṣe iṣẹ́ ìyanu nínú ilé wa tàbí wípé kí ó máa rò pé a ṣe pàtàkì tó bẹ́ẹ̀ tí àwọn áńgẹ́lì tí wọ́n lé wa lọ́wọ́ mú tí ọlọ́run ṣàánú fún wa tí ó sún mọ́ wa tó bẹ́ẹ̀ wípé kò séwu bí òun tilẹ̀ padà sẹ́yìn tàbí òun tilẹ̀ bojú wẹ̀yìn àwọn àǹfààní tí a ti fún òun kò lè jẹ́ kí ìdájọ́ kí ó dé bá òun a máa ń sọ fún wa nínú èdè Yorùbá wípé arọba fín lọba ipa nítorí bẹ́ẹ̀ bí o bá jẹ́ ẹni tí kìí náání ẹni tó rò wípé a ti ń wá sí dípà ẹni tó rò wípé à ń ka bíbélì ẹni tó rò wípé a jọ lọ sí àgọ́ ni ìsí ìpàgọ́ tàbí mo jẹ́ òṣìṣẹ́ tàbí mo ń wáńjẹ fún ọ́nbẹ̀ tàbí mo ń tọ́jú eléyìí mo ń tọ́jú èyí ni rántí wípé bí ó ṣe ṣẹlẹ̀ sí aya lọ́ọ̀tì bẹ́ẹ̀ ni ó ṣẹlẹ̀ sẹ́ni tí ó bá jáfara ẹni tí ó bá dagun láti ó rò wípé ìdájọ́ kò lè dé nítorí bẹ́ẹ̀ jẹ́ kí a ronú pọ̀dà kí ó tó pẹ́ jù má ṣe jẹ́ kí ọ̀rọ̀ àti ìkìlọ̀ ọlọ́run kí ó di àrífín tàbí àrísá fún ẹnikẹ́ni nínú wa kí ẹnikẹ́ni nínú wa kí ó má ṣe dagun lá ó yẹ kí a tara ṣàṣà kí a fi ìrònú pọ̀dà kí a fi já ẹ̀ṣẹ́ wa sọ́nà bí àtúnṣe bá wà níwájú wa kí a tún gbogbo ọ̀nà wa ṣe kí a gba Jésù Kristì gbọ́ kí a gbà á gẹ́gẹ́ bí olùgbàlà kí a gbà á gẹ́gẹ́ bí olùwòsàn kí a gbà á gẹ́gẹ́ bí ẹni tí ń sọ ní di mímọ́ kí a gbà á gẹ́gẹ́ bí ohun gbogbo kí ó sì máa jọba lórí ìtẹ́ ọkàn wa kí a sì mọ̀ wípé à ń gbé ìgbésí ayé ọ̀tún bí o ti ń jí lòròórọ̀ ló máa gbàdúrà sí ọlọ́run pé ìbá ṣe òní tàbí ọ̀la nígbàkúùgbà tí Jésù ìbá dé ọlọ́run jẹ́ kí n múra sílẹ̀

0: kó má jẹ́ wípé ohun tó ṣẹlẹ̀ sí aya lọ́ọ̀tì yóò ṣẹlẹ̀ sí mi. Ǹjẹ́ mò ń gbàdúrà wípé ọjọ́ tí pè yóò bá dún wípé ó gbọ́ lórúkọ Jésù. Àti wípé ó pẹ̀lú àwọn àyànfẹ́ ta ó paláradà, àwọn tí ó bá Jésù gòkè lọ sí ọ̀run, bí o bá fẹ́ kí àdánù ayérayé kí ó dé bá aya lọ́ọ̀tì, kí ó dé bá, ó yẹ kí o dìde, ó yẹ kí o gbàdúrà, kí o gbàgbé àwọn nǹkan tó ti kọjá. Mo ti ṣe ti bí, mo ti tàn, mo ti lọ sí ìpàgọ́, mo ti jẹ oúnjẹ alẹ́ olówa, a ti rì mí bọmi, a ti ṣe ti bí fún mi, a ti ṣe tàn, mo jẹ́ òṣìṣẹ́. Jẹ́ kí a gbàgbé ohun tí ó ti kọjá, kí a máa ké pe olówa, kí a máa sọ fún olówa wípé a ò fẹ́ bá ayé parẹ́, a ò fẹ́ bá ayé kọjá lọ, a ò fẹ́ fẹ́ ayé tàbí ìfẹ́kúfẹ́ tí ó wà nínú ayé tàbí àwọn tí ó wà nínú ayé. A ò fẹ́ kí ọ̀rọ̀ wa kí ó dàbí ọ̀rọ̀ aya Lọ́ọ̀tì. Nítòótọ́, ó jáde kúrò ní Sódòmù, òun Gomorrah, ṣùgbọ́n kò dé orí òkè tí a sọ fún wọn pé kí wọn kí ó lọ. Kò dé ilẹ̀ ìlérí, nísinsìnyí yóò wà ní ọ̀run àpáàdì. Oúnjòro, oúnjẹ ìyà àṣìṣe, ìyà àìgbọràn, ìyà àìkánisí, ìyà àìka ọ̀rọ̀ Ọlọ́run sí, ó ń jìyà lọ́wọ́lọ́wọ́ nísinsìnyí. Képe Olúwa wípé kí ọ̀rọ̀ tìrẹ, kí ó má ṣe rí bẹ́ẹ̀, kí o gba Ọlọ́run gbọ́, kí o jẹ́ ti Ọlọ́run, kí o jẹ́ ni tí a ti fi ẹ̀jẹ̀ Jésù wẹ̀, kí o ní ìgbàlà tòótọ́, kí o sì jẹ́ ọmọ Ọlọ́run tòótọ́, kí a lè kọrúkọ rẹ sínú ìwé ìyè. Bí o bá jẹ́ ẹni tí a ti gbàlà, ẹni tí a ti kọrúkọ rẹ sínú ìwé ìyè, ó ní kí o di ọ̀nà òtítọ́ mú ṣinṣin, kí o má jẹ́ kí èṣù tàbí àwọn ẹ̀mí èṣù tàbí ìdánwò tàbí ìṣòro tàbí wàhálà tí ó wà nínú ayé kí ó gba ìgbàlà kúrò lọ́wọ́ rẹ. Ó ní kí a tẹ̀síwájú, ó ní kí a máa lépa ìṣó, ó ní kí a máa bójú wẹ̀yìn, ó ní kí a di ohun tí a ní, kí a dì í mú ṣinṣin, kí ẹnikẹ́ni kí ó má bàa gba adé wa, kí ó má sì gba ìjọba Ọlọ́run tàbí ìgbàlà kúrò lọ́wọ́ wa. Gbàdúrà kí o sọ fún Ọlọ́run wípé o ò ní padà sẹ́yìn, o ò ní báyé lọ, o ò ní báyé rẹ́, a ò ní pa ọ́ rẹ́ mọ ayé lára. O ní gba ìdájọ́ tó ń bọ̀ lórí Sódòmù, òun Gomorrah, o jẹ́ ọmọ Ọlọ́run nítòótọ́ títí di ọjọ́ ìkẹyìn. Gbàdúrà.
1: Ìwé kìíní ti Samueli, orí ìkeje. Àwọn ọkùnrin kajadiarimu wá, wọ́n gbé àpótí olúwa náà, wọ́n sì mú wá sí ilé Abinadabu tí ó wà lórí òkè. Wọ́n sì ya Eliasari ọmọ rẹ̀ sí mímọ́ láti máa tọ́jú àpótí olúwa. Ó sì ṣe láti ìgbà tí àpótí olúwa fi wà ní kajadiarimu, ọjọ́ náà pẹ́, ó sì jẹ́ 20 ọdún. Gbogbo ilé Israẹli sì pohùnrere ẹkún sí olúwa. Samueli sì sọ fún gbogbo ilé Israẹli wípé, bí ẹ̀yin bá fi gbogbo ọkàn yín yí padà sí olúwa, ẹ mú àjòjì Ọlọ́run wọn ni àti Ashtaroti kúrò láàrin yín, kí ẹ̀yin kí ó sì pèsè ọkàn yín sílẹ̀ fún Olúwa, kí ẹ sì máa sin òun nìkan ṣoṣo, yóò sì gbà yín lọ́wọ́ Filistini. Àwọn ọmọ Israẹli sì mú Baalimu àti Ashtaroti kúrò, wọ́n sì sin Olúwa nìkan. Samueli sì wípé, pe gbogbo Israẹli jọ sí Mispe, èmi ó sì bẹ̀bẹ̀ sí Olúwa fún yín. Wọ́n sì péjọ sí Mispe, wọ́n pọn omi, wọ́n sì tú sílẹ̀ níwájú Olúwa, wọ́n gbàwẹ̀ ní ọjọ́ náà, wọ́n sì wí níbẹ̀ pé, àwa ti dẹ́ṣẹ̀ sí Olúwa. Samueli sì ṣe ìdájọ́ àwọn ọmọ Israẹli ní Mispe. Àwọn Filistini sì gbọ́ pé àwọn ọmọ Israẹli péjọ sí Mispe. Àwọn ìjòyè Filistini sì gòkè tọ Israẹli lọ. Nígbà tí àwọn ọmọ Israẹli gbọ́, wọ́n bèrò àwọn Filistini. Àwọn ọmọ Israẹli sì wí fún Samueli pé, má ṣe dákẹ́ àti máa képe Olúwa Ọlọ́run wa fún wa, yóò sì gbà wá lọ́wọ́ àwọn Filistini. Samueli mú ọ̀dọ́-àgùntàn kan tí ń mu ọmú, ó sì fi rú ọ̀tọ̀ọ̀tọ̀ ẹbọ sísun sí Olúwa. Samueli sì képe Olúwa fún Israẹli, Olúwa sì gbọ́. Bí Samueli ti ń rú ẹbọ sísun náà lọ́wọ́, àwọn Filistini sì súnmọ́ Israẹli láti bá wọn jà. Ṣùgbọ́n Olúwa sán àrá ńlá ní ọjọ́ náà sórí àwọn Filistini, ó sì dààmú wọn, ó sì pa wọn níwájú Israẹli. Àwọn ọkùnrin Israẹli sì jáde kúrò ní Mispe, wọ́n sì lé àwọn Filistini, wọ́n sì ń pa wọn títí wọ́n fi dé abẹ́ Bitkari. Samueli sì mú òkúta kan, ó sì gbé e kalẹ̀ lágbède méjì Mispe àti Seni. Ó sì pe orúkọ rẹ̀ ní Ebenezeri wípé, títí dé èyín ni Olúwa ràn wá lọ́wọ́. Bẹ́ẹ̀ ni a ti rí àwọn Filistini bá, wọn kò sì tún wá sí agbègbè Israẹli mọ́. Ọwọ́ Olúwa sì wà ní ibi sí àwọn Filistini ní gbogbo ọjọ́ Samueli. Ìlú wọn ni èyí tí àwọn Filistini ti gbà lọ́wọ́ Israẹli ni wọ́n sì fi fún Israẹli láti Ekroni wá títí ó fi dé Gati àti agbègbè rẹ̀ ni Israẹli gbà sílẹ̀ lọ́wọ́ àwọn Filistini. Ìrẹ́pọ̀ sì wà láàrin Israẹli àti àwọn Amori. Samueli ṣe ìdájọ́ Israẹli ní gbogbo ọjọ́ rẹ̀. Láti ọdún dé ọdún ni òun máa lọ yíká Beteli àti Gilgali àti Mispe. Òun sì ṣe ìdájọ́ Israẹli ní gbogbo ibẹ̀ wọn ni. won a si ma yi pada si Rama nibe ni ile re gbe wa nibe na ni oun si se idajo Israeli o si te pepe nibe fun Oluwa.
2: This CLM Radio, your spiritual welfare is our concern.
1: Iwekini ti Samueli, ori ikejo. O si se, nigba ti Samueli di arugbo, o si fi awon omo re je onidajo fun Israeli. Oruko akobi re nje Joeli, oruko ikeji si nje Abia, won si nse onidajo ni Beersheba. Awon omo re ko si rin ni iwa re, won si nto ere kere leyin, won gba betele, won si yi idajo po. Gbogbo àwọn àgbà Israeli sì kó ara wọn jọ, wọ́n sì tọ Samueli lọ sí Rama, wọ́n sì wí fún un pé kíyèsí, ìwọ di arúgbó, àwọn ọmọ rẹ kò sì rìn ní ìwà rẹ, ǹjẹ́ fi ẹnìkan jẹ ọba fún wa kí ó lè máa ṣe ìdájọ́ wa bíi ti gbogbo orílẹ̀-èdè. Ṣùgbọ́n òun náà burú lójú Samueli nítorí tí wọ́n wí pé fi ọba fún wa kí ó lè máa ṣe ìdájọ́ wa. Samueli sì gbàdúrà sí Olúwa. Olúwa sì wí fún Samueli pé gbọ́ ohùn àwọn ènìyàn náà ní gbogbo èyí tí wọ́n sọ fún ọ. Nítorí pé ìwọ kí wọn kọ ṣùgbọ́n èmi ni wọn kọ láti jẹ ọba lórí wọn. Gẹ́gẹ́ bí gbogbo ìṣe tí wọ́n ṣe láti ọjọ́ tí mo ti mú wọn jáde ti Íjíbítì wá títí ó sì fi di òní, bí wọ́n ti kọ̀ mí sílẹ̀ tí wọ́n sì ń sin àwọn ọlọ́run mìíràn, bẹ́ẹ̀ ni wọ́n ṣe sí ọ pẹ̀lú. Ǹjẹ́ nítorí náà gbọ́ ohùn wọn, ṣùgbọ́n lẹ́yìn ìgbà tí ìwọ bá ti jẹ́rìí sí wọn tán, nígbà náà ni kí ìwọ kí o sì fi ìwà ọba tí yóò jẹ olórí wọn hàn wọ́n. Samueli sì sọ gbogbo ọ̀rọ̀ Olúwa fún àwọn ènìyàn náà tí ó ń bèèrè ọba lọ́wọ́ rẹ̀. Ó sì wí pé èyí ni yóò ṣe ìwà ọba náà tí yóò jẹ lórí yín, yóò mú àwọn ọmọkùnrin yín, yóò sì yàn wọ́n fún ara rẹ̀, fún àwọn kẹ̀kẹ́ rẹ̀ àti fún ẹlẹ́ṣin rẹ̀. Wọ́n sì máa sáré níwájú kẹ̀kẹ́ rẹ̀, yóò sì yan olórí ẹgbẹẹgbẹ̀rún fún ara rẹ̀ àti olórí àràádọ́ta, yóò sì yàn wọ́n láti máa ro oko rẹ̀ àti láti máa kórè fún, àti láti máa ṣe ohun èlò ogun rẹ̀ àti ohun èlò kẹ̀kẹ́ rẹ̀. Òun ó sì mú nínú ọmọbìnrin yín ṣe olùṣe ìkunra òórùn dídùn àti ẹni tí yóò máa ṣe aláṣẹ àti ẹni tí yóò máa ṣe àkàrà. Yóò mú nínú oko yín àti nínú ọgbà àjàrà yín àti nínú igi olífì yín wọn ni, àní èyí tí ó dára jùlọ nínú wọn, yóò sì fi fún àwọn ẹrú rẹ̀. Òun ó sì mú ìdámẹ́wàá nínú irúgbìn yín àti ọgbà àjàrà yín, yóò sì fi fún àwọn ẹmẹ̀wàá rẹ̀ àti fún àwọn ẹrú rẹ̀. Yóò mú àwọn ẹrúkùnrin yín àti ẹrúbìnrin yín àti àwọn àṣàyàn ọ̀dọ́mọkùnrin yín àti àwọn kẹ́tẹ́kẹ́tẹ́ yín, yóò sì fi wọ́n sí iṣẹ́ ara rẹ̀. Òun ó sì mú ìdámẹ́wàá nínú àwọn àgùntàn yín, ẹ̀yin ó sì já sí ẹrú rẹ̀, ẹ̀yin ó kígbe fún ìgbàlà ní ọjọ́ náà nítorí ọba yín tí ẹ̀yin ó yàn. Olúwa kì yóò gbọ́ tiyín ní ọjọ́ náà. Ṣùgbọ́n àwọn ènìyàn náà kọ̀ láti gbọ́ ohùn Samueli, wọ́n sì wí pé bẹ́ẹ̀ kọ́, àwa ó ní ọba lórí wa, àní àwa ó sì dàbí gbogbo orílẹ̀-èdè, kí ọba kí ó sì máa ṣe ìdájọ́ wa, kí ó sì máa ṣáájú wa, kí ó sì máa jẹ ogun wa. Samueli sì gbọ́ gbogbo ọ̀rọ̀ àwọn ènìyàn náà, ó sì sọ wọ́n ní etí Olúwa. Olúwa sì wí fún Samueli pé gbọ́ ohùn wọn kí o sì fi ọba jẹ fún wọn. Samueli sọ fún àwọn ọmọ Israeli pé lọ olúkúlùkù sí ìlú rẹ̀.
3: Ẹ jẹ́ kí a gbàdúrà.
4: A tún wá lẹ́ẹ̀kan sí lónìí, bàbá, láti wá bá ọ pàdé, láti wá gbọ́ ọ̀rọ̀ rẹ. A sì ń bẹ̀ ọ́ wípé gbogbo àwa tí a wá lónìí, a ó sálà kúrò nínú ìjì ìgbẹ̀san tí ó ń bọ̀ sí ayé, a ó sì lè sinmi ní ọ̀dọ̀ Jésù Kristì. Ǹjẹ́ a ń bẹ̀ ọ́ wípé wíwá síbí wa lónìí àti ní ìgbà gbogbo pé kí ó má jà á sí asán. Gbogbo ohun tí ó bá yẹ láti mú sí ètò ní ìgbésí ayé wa, fi wọ́n hàn wá, kí o sì jẹ́ kí ẹ̀jẹ̀ Jésù Kristì kí ó wẹ̀ wọ́n nù pátápátá. Ṣàánú fún wa, jẹ́ kí ọ̀rọ̀ rẹ kí ó rí ibi ìbùjókòó ní ọkàn wa lónìí. A dúpẹ́ pé o ti gbọ́ tiwa ní orúkọ Jésù Kristì Olúwa wa. Ó ṣeéṣe kí o ti gbọ́ tẹ́lẹ̀. Ohun tí mo fẹ́ kà fún ọ láti inú ìwé Genesis orí 19, láti ẹsẹ̀ 12 dé ẹsẹ̀ 17. Ohun tí mo sì ń fẹ́ kí o ṣe àyẹ̀wò, kí o sì ṣe ohun kan pàtó nípa rẹ̀ ni wípé sá àsálà fún ẹ̀mí rẹ. idajo nbo nitori wipe olorun lati orun fun ara re ni o ti pinu wipe bi eni buburu ba nse buburu ni ojo kan odun kan tabi odun pupo ti o ro wipe ko si idajo oro olorun je ki o di mo fun a wipe idajo nbo idajo yi yo se wa sori gbogbo agbaye pata pata esin kesin ti o wu ki enikeni ki o wa onkon ti o wu ki enikeni ki o ma se ati ibi ipamo ti o wu ki enikeni ki o wa olorun je ki o di mo fun a wipe ojo kan nbo nigba ti ki o si ibi sasi o sin kilo fun a wipe bi a ba fe la bi a ba fe ni iye oni ni ani anfani lati le sa sala fun emi wa ni Genesis ori kokandilogun ti mo pe fun omo nbere lati ese ikejila awon okunrin na si wi fun Lot pe iwo ni enikan ni hin pelu ana re okunrin ati awon omo re okunrin ati awon omo re obirin ati ohun kohun ti iwo nini ilu mu won jade kuro nihin yi nitori awa orun ibi yi nitori ti igbe won di pupo ni waju oluwa oluwa si ran wa lati run Lot si jade o si so fun awon ana re okunrin ti won gbe awon omo birin re ni iyawo o wi pe edide e jade kuro nihin yi nitori ti oluwa yorun ilu yi sugbon o dabi eletan loju awon ana re nigba ti oye sin la nigba na li awon angeli na le Lot ni re wi pe dide mo aya re ati awon omo birin re mejeji ti o wa nihin ki iwo ki o ma barun ninu iya ese ilu yi nigba ti o sin lora awon okunrin na nawo mu ile owo ati owo aya re ati owo omo birin re mejeji oluwa sa shanu fun won si mu jade won si fi si seyin o di ilu na o si se nigba ti won mu won jade seyin o di to le o wi pe sa asala fun emi re ma se wo eyin re be ni ki iwo ki o ma se duro ni gbogbo petele sa asala lo si ori oke ki iwo ki o ma ba se gbe eyi ni ohun ti o sele si awon ilu ti a n pe ni Sodomu ati Gomora awon ilu mejeji ti a daruko wonyi won je elese popo popo niwaju oluwa ni ori iketala ti Genesis ese ikejila ati ese iketala ni a n je ki o to wa leti ohun ti o sele ti Lot ibatan Abrahamu ti o de ilu ti a n pe ni Sodomu o si seese ki ohun kan ki o ti sele ni igbesi aye re eyi ti o ya oya Abrahamu ore Olorun eyi ti o ya oya awon eniyan mimo ati awon onihin rere o seese ki o je ibi ti a ti n wa owo kaakiri o si seese ko je pe ibi ti a ti n wa ibi isadi ati agbara okunkun ni a ti ya wa ya ore Olorun ati awon eniyan Olorun o seese ki o je wipe ija ni o ya wa ya awon oniwaasu irere ti a fi ro wipe bi won o ba gbo ti wa ti awa na o si le gbo ti won bi kun sinu die ba wa ti a o se fe ni emi idariji a le yapa ke a si jade lo ke a to awon elese ke a to won lo a o le so ohun ti o ya o ya awon eniyan mimo awon ore olorun awon eni igbala sugbon ohun ti o ya loti ya ore olorun ni we pe ibi ile ti won wa ko gba won mo loti si nfe ibi ti oyin o ti je oga ara re ti o se eni ti yo le bawi ti o si le ni ohun ni pupo ti o se eni ti o ka lowo ko we pe eyi kini o de ti o fi se yi ni eyi ni loti fi sa kuro ni odo abrahamu an so fun ani ori iketala ese ikejila Abrahamu si joko ni ile Kenani. Ibi ti o ye omo Olorun lati joko. Ile Kenani. Ni bi ti Olorun fun ara re ti o seso lori re. Ni bi ti Olorun ti pese sile ti o si ti se ileri pupo nipa re. Abrahamu joko si ile Kenani. Loti si joko ni ilu agbegbe ni. O si pago re titi de Sodomu awon so fun ani ese ketala sugbon awon okunrin Sodomu se eniyan buburu ati elese gidi gidi ni waju Oluwa ki o to na eka si Loti we pe Loti se ohun ti o dara o ye ki iwo papa nitori awon yoruba man so fun pe bi abana ika kan se elomiran merin toku o wa ni odo wa onowo se wa ke to ma buloti we pe loti se ohun ti o dara o ye ki iwo papa ki o wo agbegbe re ati ibujoko re awon wo ni ore korikosun fun o awon wo ni alabasisepo pelu re awon wo ni oludamoran fun o awon wo ni owo otun ati owo osi ati awon ti o gbekele se won ki se awon omuti awon onija awon ole awon onifayawo tabi awon egbe okunkun nitori be bi o ba buru fun loti eyi nje ki o di mimo fun o sin kilo fun o wi pe egbe eye oni eye nto bi ona re bi o ba dara loju awon ole won ti le o bi ona awon ole papa bi o ba dara loju re iwo na wa ti kuro ni agbegbe won sugbon bi owo ba wowo pelu ole o daju wi pe agutan re to nba jarin bo ti jegbe loju wa o njegbe ni ikoko o le dabi eni wi pe bo ba ti gbe bibeli to ti nbo ni eko bibeli o dabi alara mimo o dabi ara ile abrahamu o dabi awon ti o ti mo ona olorun ye ki nso fun o awon ti o se be saju awon ni olorun so fun ani iwe woli Isaiah ti o nso ni ori ikejidi ni ogota arun ejo ori ekeji dini ogota kerara ma se dasi gbe ohun re soke bi ipe ki o si fi ire koja awon eniyan mi han won ati le Jacob ese won sugbon won wa mi lojojumo won si ni inu didun lati mo ona mi bi orile ede ti o se ododo ti ko si fi ilana olorun won sile won bere ilana ododo won ni lowo mi won si ma se inu didun ati sumo olorun awon woyi ni won ma lo si ile isin awon na bi awa tin ka bibeli ni won ka bibeli bi a ti so wi pe agba olorun gbo ni awon na njalanka to ti won sin fowo so ya wi pe awon papa gba olorun gbo bi ona isin bi o tin pe ni awon na ndide o nso ni ese ikeji we pe won wa mi lojojumo ibi kibi ti a ba tin ka bibeli ti a tin daruko olorun ti a tin ko orin si olorun a o fe won ku nibe won ni inu didun si ona mi ko si ibi ti apejopo wa lati ka bibeli tabi lati josin ti a o ni ri won be o ni won dabi orile ede ko so wi pe won je orile ede ti o nse ododo o ni won dabi orile ede ti o nse ododo won se afarawe ewa bi olorun won mo bi ati gbadura won mo bi ati kasamu won mo bi ati ka baba wa tin be le orun bi won ba dide lati ka baba tin be le orun a dabi aye to aye ko ton gbadura won le so jade ṣugbọn ko ni itumọ ni okan ati le enu won o nso wi pe won dabi orile ede tin se ododo awon iran lot niye o ti ko si fi ilana olorun won sile won bere ilana ododo won ni le owo mi won a ma se nu didun ati sumo olorun won ti le fi han papa nipa ise isin nipa adura ati awe wo ese iketa nituri kini awa se ngba awe ti iwo ko si ri nitori kile awa se nje okan wa niya ti iwo ko si mo oluwa nda won lohun we pe kiyesi le ojo awe yin eyin se afẹ se wona mo pe afẹ kuro lowo e o sese ki o je ti golu oso ti aye o sese ki o je ti atike o sese ki o je ti imutipara o si sese ki o je ti yiye eyin oku pada afendi esoso aye tabi ise ti aye tabi iwa ti aye eyi ti awon eniyan nse ti won mo pe o mu idajo bo lori won esin fi agbara mu ni se gbogbo ise yin kiyesi eyin gba awe fun ija eyin gba awe fun ija je o ti ri ibi ti awon elesin ti won gba awe ti won so pe ah tin ba gba awe ojo meta lori mama olu aha ohun pa agbadun ara e a ma yo si ni oju ala ni oju iran ma le to je pe ese oni tole afiki mati wo awe ijakadi segun lori mama olu awon tan so niyan ti won gba awe ni fun ija ati fun agan ati lilu nipa ikuku iwa buburu e ma se gba awe bi ojo yi ke le gbo ohun yi le oke awe iru eyi ni mo yan bi awe ogoji ojo sugbon sibe sibe ireje eka ipaniyan tabi siseyun ko kuro lowo won tabi ki a ja ile onile ki a fi boti wa bi o ba ja ile onile to fi boti e ojo niye wole e ojo idajo olorun awon to tun gbon ju o lo ti ese won ati owo won gun ju ti e won tun ja ile ti e won tun ja fi bo ti won awon ti won tun gbon ju awon won ni lo won tun ja ile ti won se esu lokunkun wa leyin won won a ma ja ile onile ti won ba ti fi bo ti e bo tin bo ti e to ki o to to ojo keji ni won ja ti e na bi o tin bu ese elomiran ni won bu ti e o wa n so fun a wi pe se iru awe bayi ni mo yan awe ti okun awe ka yira nle sugbon sibe sibe iyawo meji o kuro nile agbere ati pan saga ko kuro iwa ti ara ise ti ara o kuro sibe sibe awe nlo a le mu awe o le je meje o le je mokan le logun kasa ma gba lo baba si tin si wa dura laran siga la n fi kan ran kan ton so pe woli ah ewo le tun gbe jade ah oni ni osu to koja mo sise ise isegun sugbon sin o ye kin tun jeun die oti die siga die agbere die nitori pe bi n ba gbadun ara mi ni os ọ̀sẹ̀ yìí wọ́n máa fi di ọ̀sẹ̀ tó ń bọ̀ mo tún wọṣẹ́ nìyẹn ṣé irú àwọn tí a mú ìbéèrè àdúrà wa lọ bá àwọn tí wọ́n ti di ara Sodomu àti Gomorrah àwọn tí ìdájọ́ Ọlọ́run tó rọ̀ dẹ̀dẹ̀ lórí wọn ó ní àwẹ̀ irú èyí ni mo wá yàn bí ọjọ́ tí ènìyàn ń jẹ ọkàn rẹ̀ ní ìyà láti tẹ orí rẹ̀ bá bí koríko odò àti láti tẹ aṣọ ọ̀fọ̀ àti eru lábẹ́ rẹ̀ ìwọ́ha pé èyí ní àwẹ̀ àti ọjọ́ ìtẹ́wọ́gbà fún Olúwa àwọn wọ̀nyí ni Ọlọ́run sọ wípé wọ́n jẹ́ ẹlẹ́sìn ṣùgbọ́n wọn kì í ṣe olùfọkànsìn wọ́n máa ń pe Olúwa lé ẹnu ṣùgbọ́n ìwà búburú kò kúrò ní àgọ́ wọn ṣùgbọ́n bí o bá ń fẹ́ rí ojú Olúwa bí o bá ń fẹ́ jẹ́ ti Ọlọ́run àwọn irú nǹkan wọ̀nyí yóò kúrò ní ìgbésí ayé rẹ ní ìwé wòlíì Ezekieli ni a tún ti ń jẹ́ kí ó yé wa irú àwọn ènìyàn tí wọ́n ń hu irú ìwà wọ̀nyí rántí ohun tí a ń sọ wípé Lọ́ọ̀tì tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó ti mọ ọ̀nà Ọlọ́run yóò dára bí ẹlẹ́ṣẹ̀ ṣe máa ń rò wípé yóò dára bí ó bá tún di ọjọ́ kejì bó ti jí a sọ pé yóò tún dára náà ṣùgbọ́n ó ń burú fún jù bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ náà ni orí fún Lọ́ọ̀tì a ń sọ fún wa ní Ezekieli orí 23:30 Ezekieli orí 23:30 láti ẹsẹ̀ 30 ìwọ ọmọ ènìyàn síbẹ̀ àwọn ọmọ ènìyàn rẹ ń sọ̀rọ̀ sí ọ lẹ́bàá ògiri àwọn fi ọ̀rọ̀ kẹlẹ́bánijẹ́ àwọn asọ̀rọ̀ ẹni lẹ́yìn àti lẹ́bàá ilẹ̀kùn ilé èkíní sì sọ fún ẹni kejì olúkúlùkù fún arákùnrin rẹ̀ wípé wá èmi bẹ̀ ọ́ sì gbọ́ ọ̀rọ̀ tí ó ti ọ̀dọ̀ Olúwa jáde wá èyí ń sọ wípé àwọn náà máa ń fẹ́ láti lọ sí ẹ̀kọ́ bíbélì wọ́n tilẹ̀ máa ń pe ẹnì kejì tàbí aládùúgbò wọn wọ́n máa ń sọ wípé wá èmi bẹ̀ ọ́ jẹ́ kí a lọ láti gbọ́ ọ̀rọ̀ tí ó ti ọ̀dọ̀ Olúwa jáde wá ṣùgbọ́n kí ni ẹ̀rí tí Ọlọ́run jẹ́ nípa wọn ní ẹsẹ̀ 21 wọ́n sì tọ́ wá bí ènìyàn ti wá wọ́n sì jókòó níwájú rẹ bí ènìyàn mi wọ́n sì gbọ́ ọ̀rọ̀ rẹ ṣùgbọ́n wọn kì í ṣe wọn o wọ́n máa ń gbọ́ àwọn wọ̀nyí ni a ń pè ní agbọ́mágbà bí o bá sọ fún ọ wípé kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀ wọ́n gbọ́ ṣùgbọ́n wọn ò ní ṣe é ó ń sọ wípé ṣùgbọ́n wọn kì í ṣe wọn nítorí ẹnu wọn ni wọ́n fi ń fi ìfẹ́ púpọ̀ hàn ṣùgbọ́n ọkàn wọn tẹ̀lé ojú kòkòrò wọn èyí ni ohun tó ṣe Lot ó ń fẹ́ láti sin Olúwa ó ń fẹ́ láti jẹ́ ti Ọlọ́run ó sì máa ń gbèrò nínú ọkàn rẹ̀ láti ṣe déédé ṣùgbọ́n ẹnu ni wọ́n fi ń fi ìfẹ́ púpọ̀ hàn ó ṣeéṣe kí ó máa sọ fún Abrahamu nígbà tí ó fẹ́ kúrò wípé a ń yára nípa ti ara a ò yára nípa ti ẹ̀mí nítorí pé ẹ̀mí ń fẹ́ ṣùgbọ́n ó ṣe àìlera fún ara ó sì ṣeéṣe kí ó máa jẹ́ kí ó dá Abrahamu lójú wípé bí mo ti ń lọ yìí má rò wípé mo ti sọnu o má sì rò wípé mo ti di apẹ̀yìndà nítorí pé gbogbo ìlànà Ọlọ́run tí o ti kọ́ mi pátápátá gbogbo rẹ̀ ṣíṣe ni ṣùgbọ́n mo rí wípé ibì kan náà ibi iṣẹ́ kan náà ibi ẹ̀sìn kan náà kò ní gbà wá nítorí bẹ́ẹ̀ jẹ́ kí n wá ibi tí èmi pàápàá tí ó fi ṣe ibùjókòó ṣùgbọ́n bo lórí níbi tí Ọlọ́run ò darí ẹ̀ sí ó lọ sí ọ̀dọ̀ àwọn ará Sodomu wọ́n wá ń sọ fún wa wípé ní ẹsẹ̀ 22 sì kíyèsí ìwọ́ jẹ́ orin tí ó dùn púpọ̀ fún wọn ti enikan ti o ni ohun dara dara ti o si le fun ohun elo orin dara dara nitori won gbo oro re sugbon won ki se won awon won yi bi won ba gbo oro olorun to won ajade won ni je bawo ni won na se ri oni wasu yen olohun iyo enu edun pupo mo ti en fe bi won ba so wi pe ki eko bibeli ki o ma wa ni ojojumo mo se tan tori pe ogbeni ni o nsoro bi won ba sin pe awon eniyan lati wa se ko bibeli ani wa wo enikan eni to nsoro ko ri jesu ko ri eni to nku ese lo ko ri eni ti dariji ni ko ri eni to nfuni ni igbala olugbala ko ri eyi ni sugbon wa wo eni to nsoro eni ti enu edun eyi ni awon eniyan ti o gboro ezekiel sugbon ti won o fe se eyi ni won so ni olorun so wi pe mo mo okan won won dabi eni ti etin rin ti o kan fe ma gbo ti o nfe ma gbo ti o nfe ma gbo sugbon ti o je wi pe ko ni fi si ise nitori won gbo oro re sugbon won ko se won o si ye ki iwo paapa ki o ma ro ni okan re se iwo dabi loti sugbon nigba ti olorun fe pa sodomu ati gomara run pelu ina ni o so wi pe ohun o le se ohun kankan lai so fun ore ohun ni genesis ori ikeji din ni ogun ni olorun tin je ki o ye abrahamu lati ese iketa dini ogun oluwa si wi pe emi o ha pa ohun ti emi o se mo fun abrahamu nitori pe abrahamu yo sa di orile ede nla ati alagbara ati gbogbo orile ede aye le o bokun fun nipase re nitori ti mo mo pe ohun o fi ase fun awon omo re ati fun awon ara ile re lehin re ki won ki o ma pa ona oluwa mo lati se ododo ati idajo ki oluwa ki o le mu ohun ti o ti so fun abrahamu wa fun olorun gba eri abrahamu je wi pe mo mo abrahamu wi pe ilana olorun ilana otito ilana ododo ona igbala ti olorun ti pese sile ko ni fi di awon omo re leti ati awon ara ile re se olorun le gba eri re je bi ti abrahamu iwo ti o wa se ko bibeli lai so fun iyawo re pe ki o tele o iwo ti o dagun lati o so pe awon omo mi ki gba ni won bi mo ti e so fun won ni gba se olorun le gba eri ti re je wi pe ohun mo wi pe ilana ododo ilana igbala ti olorun fi lele ti o si fi han fun o pe o so fun awon omo re ati fun awon ara ile re nje awon ana re nje won mo ona igbala ti o mo nje olorun le gba eri re je bi ti abrahamu awon oga ibi ise re nko ati awon ti o wa labe re ni ibi ise nje olorun le gba eri re je wi pe ohun mo gege bi abrahamu bi a ba n so wipe abrahamu je ore olorun eyi ni o fi di ore olorun nitori pe bi o ba mo ona igbala yo so fun awon ara ile re wo ese ogun oluwa si wipe nitori ti igbe sodomu ohun gomara po ati nitori ese won papo ju je ki n bi o lere se ese idile ti re se ko papo ju se won ki ja lagbole ti e won ki binu won ki se ogun si ara won lati pa ara won se won ki ja lori obirin lori aya lori dukia lori owo tabi lori ile se awon ebi ti e se won o ki ja pelu awon ebi miran se olorun o ma so lemo lemo wi pe nitori igbe ese àwọn ará ilé rẹ nítorí pé ó ń pàpọ̀ jù wípé òun fẹ́ bẹ̀ wọ́n wò pẹ̀lú ìdájọ́ kí ló ṣe nípa ẹ̀. Ìlú rẹ, ìletò rẹ, tàbí abúlé tí o ti wá, ṣé ìpànìyàn, ṣé kò sí lọ́wọ́ wọn, ìrúbọ sí ẹ̀mí ojú ọ̀run àti ẹ̀mí èṣù àti sí èṣù pàápàá, ṣé kò wà ní ìlú rẹ? Ṣé ìjà àti asọ̀, ṣé kò wà ní ìlú rẹ? Ṣé Ọlọ́run ò máa sọ wípé nítorí igbe ìlú rẹ ó ń di púpọ̀, ó sì ń pàpọ̀ jù? Yàtọ̀ sí èyí ni ìlú Èkó tí ó wà. Bí ó bá jẹ́ ń gbé ní Moṣin tàbí Ajégúnlẹ̀ tàbí ní Bàrígà, ibikíbi tí ó wù kí ó wà, ṣé Ọlọ́run ò máa sọ wípé nítorí igbe àwọn ènìyàn ní àrọ́wọ́tó rẹ ní ibi tí ó ń gbé, igbe wọn ń pàpọ̀ jù? Nítorí bẹ́ẹ̀, ìdájọ́ ń bọ̀. Bí ìdájọ́ yìí sì ti ń bọ̀, ṣé Ọlọ́run ń dá ọyàn sí ọ̀tọ̀? Ó sì ń sọ wípé ó mọ̀ wípé o kì í ṣe ara wọn, àbí ara wọn ni ọ́? Ṣé àwọn tí ó ń jalè lé òru, ṣé ìwọ ni ó ń ṣọ̀nà? Bí wọ́n bá ti ń dé tí wọ́n ń kọ ẹrù ẹlẹ́rù bọ̀, ìwọ ni ó ń ṣílẹ̀kùn? Tàbí ìwọ ni ó ń ṣe ẹnu ọ̀nà ní òde ní ìta tí ó ń sọ wípé ẹ káàbọ̀? Ṣé ìwọ ni ó ń gbàdúrà nígbà tí àwọn olè bá jáde wípé kí Ọlọ́run kí ó ṣọ́ wọn, kí ó má jẹ́ kí wọn kí ó pa wọ́n, kí ó lè jẹ́ kí owó àti ẹrù kí ó wọlé? Ọlọ́run mọ̀ ọ́, ó sì mọ àdírẹ́sì ilé rẹ, oúnjẹ tàbí aṣọ tàbí ilé. Tí o bá fi irú owó bẹ́ẹ̀ rà, ìwọ náà mọ ohun tó ń gbẹ̀yìn rẹ̀. Ó ń sọ fún wa níhìn wípé Ọlọ́run jẹ́ kí ó di mọ̀ fún Ábrahamu wípé ìdájọ́ ń bọ̀ lórí Sódómù òun Gomorrah. Èmi ó sọ̀kalẹ̀ lọ nísinsìnyí kí n rí bí wọ́n tilẹ̀ ṣe gẹ́gẹ́ bí òkìkí igbe rẹ̀ tí ó dé ọ̀dọ̀ mi. Bí bẹ́ẹ̀ kọ́, èmi ó mọ̀. Ẹsẹ̀ 22. Àwọn ọkùnrin náà sì yí ojú wọn padà kúrò ní ibẹ̀, wọ́n sì lọ sí Sódómù, ṣùgbọ́n Ábrahámù dúró síbẹ̀ níwájú Olúwa. Kí ló ń fẹ́ ṣe? Ó ń fẹ́ gbàdúrà, nítorí ó rántí wípé Lọ́ọ̀tì wà ní ìlú Sódómù. Ábrahámù sì súnmọ́ ọ̀dọ̀ rẹ̀, ó sì wípé ìwọ ò àrùn olódodo pẹ̀lú ènìyàn búburú, bóyá 50 olódodo yóò wà ní ìlú náà. Ìwọ ò àrùn, ìwọ kì yóò ha dá ibẹ̀ náà sí, nítorí 50 olódodo tí ó wà nínú rẹ̀. Ó darí tí ìwọ ò fi ṣe bí irú èyí láti run olódodo pẹ̀lú ènìyàn búburú, tí àwọn olódodo yóò fi dàbí àwọn ènìyàn búburú. Ó darí onídàájọ́ gbogbo ayé rántí o, Ọlọ́run ni onídàájọ́ ìlú Nàìjíríà, onídàájọ́ gbogbo ayé ni, òun ni onídàájọ́ orílẹ̀-èdè yìí, òun sì ni onídàájọ́ ìlú rẹ tàbí ìletò rẹ, òun ni onídàájọ́ agboolé rẹ, òun sì ni olùdájọ́ rẹ. Bí o bá fi mímọ̀ ṣe àìmọ̀, tí o bá sọ wípé àlùfáà òkùnkùn rí mi àti àwọn ìyàwó mi àti àwọn ọmọ mi àti àwọn èèyàn òkùnkùn mọ ohun tí mo ń ṣe, bí ó bá jẹ́ bẹ́ẹ̀, rántí wípé ìdájọ́ ń bọ̀, nítorí onídàájọ́ gbogbo ayé kì yóò ṣe àṣìṣe. Bí iná gbígbóná ìbínú Ọlọ́run bí ó bá ti ń bọ̀ gẹ́gẹ́ ẹlẹ́ṣẹ̀ ni yóò ṣe, àfi bí o bá ronúpìwàdà. Onídàájọ́ gbogbo ayé kì ó ha ṣe èyí tí ó tọ́. Olúwa sì wípé bí mo bá rí 50 olódodo ní ìlú Sódómù, ǹjẹ́ èmi ó dá gbogbo ibẹ̀ sí nítorí wọn? Ábrahámù tẹ̀síwájú láti máa gba àdúrà yìí títí ó fi dé 10 ní ẹsẹ̀ 22. Ó sì wípé, jọ̀ọ́ kí inú kí ó má ṣe bí Olúwa, ẹ̀ẹ̀kan ṣoṣo yìí lèmi ó wímọ, bóyá a ó rí 10 níbẹ̀,
3: oun si we pe emi ki o run nitori mewa oluwa si ba ti re lo loju kan na bi o ti ba abrahamu soro tan abrahamu si pada lo si ibujoko re es ori ikokan din ni ogun awon angeli meji si wa si sodomu ni asale lo ti si joko li enu bode sodomu ki se pe on ka bibeli o ki se pe o sasaru lori oro olorun ki se wipe o n so fun awon elomiran lati gba olorun gbo ati lati dawo duro ese ati ibi ti won da won so wipe o joko ni ibo joko ni enu bode bi lot si ti ri won o dide lati pade won o si doju bole ya ke kuro ni awon angeli won yi ni won je ki o di mo fun wi pe idajo de wi pe ki se ni ose to nbo tabi ni osu to nbo tabi ni odun ti nbo idajo ti de nisisin yi ni won wa so fun ni ese ikeji lati atika wi pe awon okunrin na se wi fun lot pe iwo ni enikan ni yi pelu ana re okunrin awon omo re won ti bere si ni wa oko ni ilu ibi ti o gbe wa se awon omo ti e se won o ti ma fe elese se won o ti ma fe awon ologun se won o ti ma fe awon ti won ti ko iyawo jo ki omo re ki o tun lo di iyawo keta ikerin ikewa ni ile elomiran eyi ni awon omo lo ti bere si ni se won bere si ni wa oko ni sodomu iwo na si mo wipe bi awon omo re bi won ba ni aya tabi oko ni sodomu ati gomora bi won ba fe elese ojojumo lo fi ma pari ija o sese papa ija ati gbogbo aso ti o ti yo wa ni idile awon omo re nitori won ti fe elese o sese ki o je oni o se iku pa awon obi be nitori aibale okan ati aibale aya ṣugbọn won so fun wi pe awon ana re okunrin ati awon omokunrin re ati awon omo re obinrin ati ohunkohun ti iwo ni ni ilu eyi so nipa awon omo odo re pelu awon to nsise pelu re awon osise re nko se won je ti olorun abi won je elese mo wa jade kuro ni hin yi nitori awa orun ibi yi nitori ti igbe won di pupo ni waju oluwa oluwa si ran wa lati run loti si jade eyi ni ohun ti o yo loti nitori pe lese kese ti awon angeli won yi ti won so fun lese kese ni o gbagbo ibi ki bi ti olorun ba ti ri igbagbo o ma ye si bi o ti le je wi pe lot ti se buruku tele tele o si ti da po pelu awon alai gbagbo pelu awon elese ti sodomu o gomora nigba ti a so fun wi pe idajo de o gbagbo lai si gbagbo ko seni ti o le ri oluwa bi o ba je wi pe lot se iye meji tabi alai gbagbo o si gun ejika wi pe orun ma wo ki se oro enikan oro enikan ni bi inu ba ndun gbogbo awon eniyan eyi to ndun o eyi ni o je wahala ati re bi ina ba jo gbogbo ile ti o wa ni ilu Eko ile ti re ti o jo ohun ni wahala ati re bi ebi ba npa gbogbo eniyan eyi ko so pe gba to je gbogbo eniyan ni ebi npa wi pe ebi ti o si npa o ni ko se nkan kan fun o bi wahala ba de ba o wa gbagbe wi pe wahala de ba elomiran tori be bi lot ba so wi pe orun wo ki se oro enikan a wo le lori a si ku sinu ese a la oju re ni orun apadi sugbon eyi ni lot se bi a tin so fun wi pe idajo de be ni o gbagbo bi o si ti gbagbo ni o si so fun awon ana re okunrin nje iwo ti gbagbo be nigba ti o ti bere si ni wa nje igbagbo yi o ti mu si se je o ti so fun awon elomiran we pe o gba Jesu gbo o se gbagbo wipe o ti ku ese re lo wipe o ti fi ese re sowo si idajo je kin ka fun ni bi ti a ko be ninu maje mo ti tun ni Timothy kini ori ikarun Timothy kini ori ikarun eyi ni Olorun si nfe ki enikokan ki o se bi o ba gbagbo yo je ti re Timothy kini ori karun ese kerin le ni ogun ese awon elomiran a ma han gbangba a ma lo saaju si idajo bi o ba fi ese re ranse si idajo ti o so fun Olorun we pe o ti je elese o si ko gbogbo awon ese wonyi sile o si ran awon ese wonyi si iwaju ite idajo Olorun ti a se da Jesu lejo nitori tire to si ru ese re itumo yi ni wipe o ti fi ese re saaju a si ti da awon ese wonyi lejo ati dariji o Jesu Kristi si ti ru ebi ati idajo re a si ti so wipe nitori be a ki yo da o lejo mo sugbon wo ese apakan ese yi ni ese ikerin le ni ogun ese awon elomiran a ma han gbangba eni ti o ba se atunse ese re a han gbangba eni ti o lo ba aladugbo re ti o so wipe jo mo ti se si o mo ti je elese yala wipe mo ti ji o leru tabi mo ti bu o tabi mo ti gba aya re dariji mi gba aya re pada tabi eru re ti mo ko tele tele gba eru re pada ese re ahan gbangba bi ese re ti han gbangba se awon ti o se ati se Olorun ti o se be ni a fi awon ese won yi lo saaju si idajo sugbon so fun a wipe ti awon elomiran pelu a si ma tele won awon ti won pa ese won mo ese yi a ma tele won bi ojo ikeyin bi o tin de bi o tin pa oju re de ni iku be ni awon ese won yi ti o ntele awon eru eniyan be ti won o jewo ki won ki o ko sile sugbon bi o se ti Lot ni lese kese ti o gbo nipa idajo Olorun be ni o gbagbo ni o si so fun Olorun wi pe bo ti jebi sugbon o lo so fun awon ara ile re awon ana re o so wi pe edide idajo nbo wo ese ikerinla sugbon eyi ni Genesis ori ikokandini ogun ese ikerinla sugbon o dabi eletan loju awon ana re se bi mo se duro ni iwaju re se mo jo eletan mo nbi oni bi mo se nba o soro ni asale yi se mo jo eletan loju e se igba ti Jesu wa ni aye ti o nso fun a wi pe idajo nbo se oro re se o dabi eletan ni eti re abi o ba je pe Jesu o jo eletan loju e ti o ba si je wi pe emi ti mo nso oro yin rere fun o ti mo nso fun wi pe idajo nbo Jesu Kristi si nbo gege bi oro re bi o ba je wi pe mi o jo eletan loju e ewo lo nse ninu ese kini de to sala fun emi re sugbon nigba ti awon eniyan won yi ka si eletan be ni awon angeli won yi ni won sa Lot ni ire wi pe dide mu aya re mu awon omobirin re mejeji ti o wa nihin won je merin Lot aya re ati awon omo re meji eyi ni awon ti Olorun ri ni gbogbo ilu Sodomu o je mo we pe nigba miran awon elesin won ma so fun pe ah bo ba je we pe iwo ati yawo e atawon omo e meji eni merin pere ni o je olododo ah ko le je be o le je be ni aye Noah eni melo ni Olorun ri gbogbo agbaye patapata eni mejo ni o si sese kan ti ma so fun o wi pe se bi ibi to sese nlo ni osan gangan se ibe nikan ni won tin wa su otito àwọn oníwàásù oníyàwó méjì àwọn tí àwọn oníwàásù tí a ní òrùka rẹ lọwọ wa o mọ wípé àwa náà oníṣẹ ọlọrun ni wà kò rí bẹẹ nítorí pé ọjọ ń bọ tí ẹnu wọn yóò pàdé nítorí iná yóò sọkalẹ yóò sì máa jó àwọn ènìyàn bí wọn bá ti ń jó ní ayé bẹẹ ni ẹmí wọn ni ó ń lọ sí ọrùn àpáàdì nínú iná àjó òkú jùmọ angẹlì wọnyí wọn fi ọwọ lé lọọtì ní ẹsẹ kẹtàdínníogún wípé ó sì ṣe nígbà tí wọn mú wọn jáde sí ẹyìn odi ìlú tán ǹjẹ a ti mú ọ jáde kúrò ní sódómù àti gòmọrà nínú ọṣẹ sódómù àti gòmọrà ǹjẹ jésù kristo olùgbàlà rẹ ǹjẹ ó ti fi ọwọ rẹ dì ọ mọ ó sì ti mú ọ jáde kúrò nínú ẹṣẹ kúrò nínú irọ kúrò nínú ìwà olè kúrò nínú àfi ọrọ kẹlẹbanijẹ kúrò nínú àsọrọ ẹni lẹyìn ṣé ó ti mú ọ kúrò nínú àgbèrè àti panṣágà ṣé ó ti mú ọ kúrò nínú ìwà kóbìnrin jọ ṣé ó ti mú ọ jáde sí ẹyìn odi ìlú ó sì wí pé sàsálà fún ẹmí rẹ sàsálà fún ẹmí rẹ má ṣe wo ẹyìn rẹ wo ẹsẹ kẹrìndínlọgbọn ṣùgbọn aya rẹ bojú wo ẹyìn lẹyìn rẹ ó sì di ọwọn iyọ mi ò mọ èyí tí o fẹ dà ọwọn iyọ ni àbí o fẹ sá àsáyè àti àsálà o fẹ sá wọ inú ìjọba ọlọrun bí ó bá jẹ bẹẹ àǹfààní wà fún ọ lónìí láti sọ fún ọlọrun wípé tẹlẹ tẹlẹ o ti ń fi ẹ̀ṣẹ̀ rẹ pamọ́ ṣùgbọ́n ó ti yé ọ wípé àwọn ẹ̀ṣẹ̀ tí ó ń fi pamọ́ ni wọ́n ń tẹ̀lé ọ wọ́n lẹ̀ mọ́ ọ wọ́n sì fara mọ́ ọ tímọ́tímọ́ ṣùgbọ́n bó bá jẹ́ lónìí ni ó ń sọ fún ọlọ́run wípé ó ń fẹ́ kí àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí kí ó hàn gbangba níwájú ìtẹ́ ìdájọ́ ọlọ́run lónìí kí ọlọ́run kí ó sì wo ẹ̀ṣẹ̀ yìí kí ó wò ó mọ́ jésù lára kí ó jẹ́ kí jésù kí ó ru ẹ̀ṣẹ̀ rẹ lọ pátápátá kí ó má kó ẹ̀ṣẹ̀ kankan ní ìgbésí ayé rẹ ò fẹ́ jẹ́ àgàbàgebè mọ́ ò fẹ́ jẹ́ aláfaraṣe tàbí ẹni tí ó ń fi ẹnu sin ọlọ́run ó ń fẹ́ kí gbogbo ẹ̀ṣẹ̀ kí ó kúrò ní ìgbésí ayé rẹ o ní àǹfààní lónìí láti ké pe olúwa láti sọ fún ọlọ́run wípé o fẹ́ sá àsálà fún ẹ̀mí rẹ ìjì ìgbẹ̀sán ń bọ̀ bíbélì sọ pé iná yóò máa jó níwájú rẹ̀ nítorí pé a ó ṣe àwọn ìwé lé ọ̀run a ó sì ṣe ìdájọ́ olúkúlùkù tí ó ti wà ní orílẹ̀-èdè ayé láti inú ìwé náà ǹjẹ́ nígbà tí ọjọ́ ìdájọ́ bá dé níbo ni ó wà ní apá òsì ni àbí ní apá ọ̀tún ẹ dìde kí ẹ jẹ́ kí a gbàdúrà mọ bí o bá fi ẹ̀ṣẹ̀ rẹ ṣọwọ́ ṣáájú sí ìdájọ́ tí o sì ní kí jésù kristi kí ó ru àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí lọ a ó dáríjì ọ a ó ṣàánú fún ọ jésù kristi yóò fi ẹ̀jẹ̀ rẹ̀ wẹ ẹ̀ṣẹ̀ rẹ nù ṣùgbọ́n rántí o bí o bá bojú wẹ̀yìn bí o bá sá padà bí o bá di apẹ̀yìndà rántí aya lọ́ọ̀tì rántí ohun tí ó ṣẹlẹ̀ sí i sàsálà fún ẹ̀mí rẹ sàsálà fún ẹ̀mí rẹ má ṣe bojú wo ẹ̀yìn má ṣe padà sínú ẹ̀ṣẹ̀ mọ́ sàsálà fún ẹ̀mí rẹ bí o bá ń dá ẹ̀ṣẹ̀ ní ìkọ̀kọ̀ ọlọ́run rí ọ bí o kàn ń wá tí ó ń gbé bíbélì tí ó ń gbàdúrà tí ó ń gbà àwẹ̀ ṣùgbọ́n tí ó wà nínú àgbèrè àti panṣágà ọlọ́run rí ọ bí o bá di ẹ̀ṣẹ̀ mú tí o kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀ bí o bá jẹ́ kí jésù kí ó gba ọkàn rẹ là ọlọ́run rí ọ ìdájọ́ sì ń bọ̀ sàsálà fún ẹ̀mí rẹ kọ gbogbo ẹ̀ṣẹ̀ sílẹ̀ nítorí ìjì ìgbẹ̀sán ń bọ̀ sórí gbogbo àwọn ẹlẹ́ṣẹ̀ tí ó wà ní orílẹ̀-èdè ayé ma se boju weyin kuro ni Sodomu ati Gomora ko ni egbe awon omuti ati egbe awon elegan sa sala.

bí o bá gbàgbọ́ yóò gba ọkàn là yóò tún ìgbésí ayé rẹ ṣe. Nítorí a ti dá Jésù lẹ́jọ́ fún ọ, ó ti ru ẹ̀ṣẹ̀ rẹ àti àṣedédé rẹ. Bí o bá jẹ́ fi àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí sílẹ̀, tí o sì jẹ́ kí Jésù kí ó kó wọn lọ́wọ́, kò ní jẹ́ tìrẹ mọ́. Sáà sálà fún ẹ̀mí rẹ. Kí o lè bọ́ lọ́jọ́ ìdájọ́. Kí ìyẹ̀ ni pẹ̀kun kí o lè jẹ́ tìrẹ. Ní orúkọ Jésù Kristi Olúwa wa, Bàbá wa, a dúpẹ́ fún ìkìlọ̀ ìfẹ́ tí o fi hàn fún wa. Nítorí pé o fi wá sínú òkùnkùn, bí àwọn tí ó wà nínú ayé, a dúpẹ́ lọ́wọ́ rẹ fún ìfẹ́ rẹ èyí tí o fi ń sọ fún wa ní ìgbà gbogbo wípé ìdájọ́ ń bọ̀. Àwọn tí ó wà nínú ayé, wọ́n ń jáfara nítorí pé òye òye wọn kò sì là sí wọn lójú wípé wọn ò ní lo ayé ráyé nínú ayé yìí. Kò yé wọn wípé ìgbà yóò dópin. Àkókò kan ń bọ̀ nígbà tí a ó gbé wọn kúrò nínú ilé tí wọ́n ń gbé nísinsìnyí. Tí a ó walẹ̀, tí a ó kan igi, tí a ó gbé wọn jù sínú rẹ̀, tí yóò kó àwọn nìkan ṣoṣo pẹ̀lú iṣẹ́ ọwọ́ wọn, pẹ̀lú ẹ̀ṣẹ̀ wọn, pẹ̀lú ìdájọ́ Ọlọ́run. Àkókò kan ń bọ̀ nígbà tí owó tí o lè ti jí, nígbà tí owó yìí kí o lè gbà sílẹ̀. Àkókò kan ń bọ̀ nígbà tí aṣọ tí àwọn olè tí wọn ti jí tí kí o lè wúlò fún wọn. Àkókò ń bọ̀ nígbà tí ohunkóhun tí ẹnikẹ́ni tí o ní nínú ayé tí kí o wúlò, tí òkìkí gbajúmọ̀ ohun ìní tí kí o lè jẹ nǹkan kan. Bàbá, a dúpẹ́ lọ́wọ́ rẹ wípé àwa ni ó ṣe ní elétí ọmọ tí ó ń kìlọ̀ fún wa, tí ó ń jẹ́ kí ó yé wa wípé iná yóò máa jó ní ọjọ́ náà, tí ó sì ń jẹ́ kí ó di mọ̀ fún wa wípé àwọn tí wọ́n kú sínú ẹ̀ṣẹ̀, ẹ̀ṣẹ̀ kékeré ni tàbí ẹ̀ṣẹ̀ ńlá, ẹ̀ṣẹ̀ ti ilé ìsìn ni tàbí ẹ̀ṣẹ̀ ti ìgboro, ẹ̀ṣẹ̀ ti ìdílé tàbí ẹ̀ṣẹ̀ ti orílẹ̀-èdè, ẹ̀ṣẹ̀ ti àbínibí tàbí ẹ̀ṣẹ̀ ti akọ́wọ́ lọ́wọ́ ẹlòmíràn. Pé ọjọ́ kan ń bọ̀ tí ìdájọ́ Ọlọ́run tí ó balẹ̀ gbogbo àwọn ènìyàn tí ó kú sínú ẹ̀ṣẹ̀ wọn. Ṣùgbọ́n ó ń kì wá ní ìlọ̀ wípé kí a fi àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí kí a fi wọ́n ránṣẹ́ sí ìdájọ́. Ǹjẹ́ a bẹ̀ wípé gbogbo àwọn ènìyàn wọ̀nyí tí wọ́n dúró níwájú rẹ, tí wọ́n ń wo Jésù, tí wọ́n gbàgbọ́ wípé a ti fi Jésù rúbọ fún wọn, a ti dá Jésù lẹ́jọ́ nítorí tí wọ́n, a sì ti bẹ ẹ̀ṣẹ̀ wọn wò lára Jésù Kristi, àwọn tí wọ́n fi ìgbàgbọ́ yìí rọ̀ mọ́, àwọn tí wọ́n wọ ọ̀dọ́ àgùntàn ẹni tí a pa láti kó ẹ̀ṣẹ̀ wọn lọ. Ǹjẹ́ abẹ́ ọ̀ ìwọ aláàánú, ìwọ tí ó

ọ̀tún ìrìn ọ̀tún ni ó yẹ kí ó jẹ́ tiwa. Yẹ kí a wò láti ẹsẹ̀ ìkejìlá, ó ní nítorí náà. Bí àyànfẹ́ Ọlọ́run, ẹni mímọ́ àti olùfẹ́ yẹ kí a dúró ń bẹ̀ náà. Ó ní bí àyànfẹ́ Ọlọ́run tẹ́lẹ̀ tẹ́lẹ̀, àwọn ọmọ Ísírẹ́lì ni a ń pè ní àyànfẹ́ Ọlọ́run. Àwọn ìran Ábráhámù, àwọn ni a ń pè ní àyànfẹ́ Ọlọ́run. Nítorí ìfẹ́ Ọlọ́run, ó farahàn dájúdájú nínú orílẹ̀-èdè náà ní ìgbà àtijọ́. Nítorí wípé Ọlọ́run fẹ́ fi títóbi agbára rẹ̀ àti ògo rẹ̀ àti ìyanu rẹ̀, ó ń fẹ́ fi hàn nínú orílẹ̀-èdè Ísírẹ́lì, kí wọn kí ó ba lè jẹ́ àwòkọ fún gbogbo ayé. Àwọn ni a ń pè ní àyànfẹ́ Ọlọ́run. Ṣùgbọ́n nísinsìnyí, ìwọ àti èmi, èròpẹ́ ilẹ̀ ẹlẹ̀, ìwọ àti èmi kèfè rí lásán-làsàn. Ìwọ àti èmi, ẹni tí a bí nínú ẹ̀ṣẹ̀, ẹni tí ó mú okùn nínú ẹ̀ṣẹ̀, ẹni tí ó ń jẹ ẹ̀ṣẹ̀ bí ẹni jẹun, tí ó mu ẹ̀ṣẹ̀ bí ẹni mu omi tẹ́lẹ̀ tẹ́lẹ̀, ìwọ àti èmi ẹlẹ́gbin àti eléèrí ni Ọlọ́run ni ó fà wá sí ọ̀dọ̀ ara rẹ̀, tí ó wẹ̀ mọ́ nínú ẹ̀jẹ̀ Jésù, tí ó fún ní oore ọ̀fẹ́, tí a wá di àyànfẹ́ níwájú Ọlọ́run. Ó wá ń sọ fún wa, ó ní ṣé a ò mọ ipò wa ni? Ó ní ṣé a ò mọ bí a ti jẹ́ níwájú Ọlọ́run ni? Wípé a ti jẹ́ àyànfẹ́ Ọlọ́run. Ó wá sọ wípé ẹni mímọ́ àti olùfẹ́, nítorí wípé Ọlọ́run fẹ́ wa, ó ti sọ wá di olùfẹ́, ó wá tún sọ wá di ẹni mímọ́. Àwa tí a jẹ́ ẹlẹ́ṣẹ̀ àti eléèrí tẹ́lẹ̀ tẹ́lẹ̀, nísinsìnyí a jẹ́ ẹni mímọ́ àti olùfẹ́. Ó wá sọ fún wa àwọn nǹkan kan tí ó yẹ kí a ní ìgbésí ayé wa gẹ́gẹ́ bí ẹnì kọ̀ọ̀kan. Èyí tí ó fi lè bá ìpè wa mú yẹ kí n rán ọ létí wípé ní àwọn ọ̀sẹ̀ tí ó kọjá díẹ̀ sẹ́yìn, mo sọ fún ọ gẹ́gẹ́ bí onígbàgbọ́ wípé a dàbí ẹni tí ó gbé aṣọ wọ̀, wípé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ a ti wọ aṣọ ìrí, ṣùgbọ́n bóyá a fẹ́ lọ sí òde tàbí bóyá a gbà wá sí ibi iṣẹ́ kan, irú aṣọ tí a sì wọ̀ ni yóò fi wá hàn gẹ́gẹ́ bí ẹni tí a jẹ́ nínú iṣẹ́ bẹ́ẹ̀. Ṣé o mọ̀ gẹ́gẹ́ bí ológun, bí a bá fẹ́ mọ ẹnìkan gẹ́gẹ́ bí jagunjagun, ó ní irú aṣọ tó ń wọ̀. Gẹ́gẹ́ bí ọlọ́pàá, bí a bá ti rí ọlọ́pàá, a mọ̀ gẹ́gẹ́ bí aṣọ tí ó wọ̀. Bí o bá sọ fún wa wípé ẹnìkan fẹ́ ṣe ìgbéyàwó, ẹni tí ó fẹ́ ṣe ìgbéyàwó yìí ò mọ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀, o wá sọ wípé jẹ́ kí n débẹ̀ torí wípé inú ilé ìsìn wa ni wọ́n ti fẹ́ ṣe ìgbéyàwó yìí, mo sì ń fẹ́ láti bá àwọn tí ń yọ̀, mo fẹ́ bá wọn yọ̀. Nítorí èyí ni Bíbélì sọ, àwọn tí ń sọkún ẹ máa bá wọn sọkún, àwọn tí ń yọ̀ ẹ máa bá wọn yọ̀. Nítorí bẹ́ẹ̀ mo fẹ́ lọ síbi ìgbéyàwó yìí. Bí gbogbo ènìyàn ti ń wọlé tí wọ́n ń jáde, wọ́n ń wọlé wọ́n ń jáde, àwọn akọrin ń wọlé, oníwàásù ń wọlé, àwọn ẹbí ìyàwó wọ́n ń wọlé, ẹbí ọkọ wọ́n ń wọlé. Bí ọkùnrin tí ó fẹ́ ṣe ìgbéyàwó àti obìnrin tí ó fẹ́ ṣe ìgbéyàwó, bí wọ́n ti yọ, ó sọ wípé ó ń láti jẹ́ omidan. Arábìnrin tí ó ń bọ̀ yìí, ó ń láti jẹ́ òní wọ́n fẹ́ gbé níyàwó. Wọ́n ní báwo ló ṣe mọ̀? Ṣé o mọ̀ tẹ́lẹ̀ ni? Òní ó ti wo ojú ẹ̀, wo ìrìnsí ẹ̀, wo aṣọ tí ó wọ̀, wo bí ó ṣe ṣe. Dájúdájú aṣọ tí ó wọ̀, ó jẹ́ kí a mọ̀ yàtọ̀ wípé òní ó fẹ́ ṣe ìgbéyàwó. Bẹ́ẹ̀ náà ni o, ìwọ ni a gbé níyàwó fún Jésù Kristì. Bí a ò tiẹ̀ mọ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wípé arábìnrin Mary ó máa ti nígbàlà, bí a ò tiẹ̀ mọ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wípé arákùnrin Samuel ó máa ti nígbàlà, ìrísí rẹ, ìwọṣọ rẹ àti ohun tí ó gbé wọ̀ gẹ́gẹ́ bí agbádá òdodo, ó jẹ́ kí a mọ̀ wípé ìwọ ni ẹni tí a gbé níyàwó fún Jésù Kristì. Èyí ni mo fẹ́ kí o fi sọ́kàn wípé Paul apostoli ó ń sọ fún wa gẹ́gẹ́ bí ènìyàn Ọlọ́run, gẹ́gẹ́ bí apostoli ó ń jẹ́ kí a mọ̀ wípé àwọn aṣọ ògbólógbòó, àwọn aṣọ àtijọ́, àwọn aṣọ ẹ̀gbin, àwọn aṣọ tí a wọ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tí ó fi wá hàn gẹ́gẹ́ bí ẹlẹ́ṣẹ̀, a ní bọ́ wọn sọnù, a ní mú wọn kúrò, kí a wá wọ àwọn aṣọ tuntun mìíràn, èyí tí ó fi wá hàn wípé àwa ni a gbé níyàwó fún Jésù.

0: Jesu Kristi wo ese ikejo ori keta sugbon nisisiyi e fi gbogbo nkan wonyi sile ibinu irunu arankan oro odi ati oro etiju kuro li enu yin e ma si se poro fun eni keji yin e sa ti bo ogbologbo okunrin ni sile pelu ise re eni an so fun a wi pe awon ogbologbo ise ti atijo ati bo won sonu gege bi ewo ti o darugbo gege bi aso ti ko to si wa nisisiyi ati pa won ti o wa so fun a wi pe a wa gbe ohun miran wo e ti se titun ni ese ekewa ese ti gbe okunrin titun ni wo eyi ti a so di titun ni si imo gege bi aworan eni ti o da o wa so fun a nisisiyi ni ikokan ohun ti a ni gbe wo gege bi ewo titun agbada ododo ye ke awo ni ikokan lati ese ikejila nitori na bi eyan fe olorun eni mimo ati olofe egbe okan iyonuwo egbe okan iyonuwo ini jesu papa ni o menuba nigbati o nso nipa omo odo kan iranse kan ti o gba idariji o si ri iranse elegbe re sugbon eyi ti iba fi ni iyonu ki o papa ki o si dariji elegbe re ko se be jesu wa nso we pe awa ti a so we pe ati di atunbi ti a je ti olorun o ye ki a ni okan iyonu emi iwa tutu isore si eni keji wa ye ki a wo Matthew ori keji dilogun a oni le ka gbogbo ese ti o so nipa ohun ti jesu so yi die lauka bi o ba dele o le ye wo fun ara re lati ese ketalelogun titi de ese ikarun dini ogoji sugbon nisisiyi ye ki a wo ese ikerin dilogbon nitori na li omo odo na wole o si teriba fun o wi pe oluwa musuro fun mi emi o san gbogbo re fun o oluwa omo odo na si sanu fun o tu sile o fi gbese na ji eni iyonu ti oluwa re ni si o dariji bakan na oluwa se fun wa gbogbo ese ti a ti da tele tele ti o da bi igbese ti o wo wa lorun olorun dariji wa o wa nreti wi pe ki a wa papa ki a ni iyonu si eni keji wa ki a le dariji sugbon omo odo ti a dariji yi o jade lo ori omo odo elegbe re ti o je ni igbese die e ti ba fi dariji ko se be e ni oluwa re wa fi pe pada we pe nigba ti ohun ti sanu fun iba dara bi ohun papa bi o ba sanu fun elegbe re je ki a wo je ki a wo lati ese ikeji le logbon nigba ti oluwa re si pe tan o wi fun pe ah iwo iranse buburu yi mo fi gbogbo gbese ni ji o nitori ti iwo be mi iwo ki se sanu iranse egbe re gege bi mo ti sanu fun o nitori be eyi ni olorun reti lowo wa we pe ki a gbe okan iyonu wo ki a ni iyonu ki a dariji ara wa o sese ki o je iyawo re ni o se o ki a ma fi aki kori we pe lai lai a oni le dariji o sese ki o je oko ni o se nkan si o ti o dun o ki a ma fi aki kori we pe rara lai lai titi aye yo fi dopin oni le dariji tabi omo lo se nkan ti a o fe ki a ma le omo jade ki a so wi pe ko ni le ba wa gbe nu ile ki a so wi pe a o ni le dariji o ni ki a ni iyonu ki a gbe okan iyonu wo ki a ni emi ikanu fun ara wa ki a le dariji ara wa ki se ninu ebi nikan ninu ile isin o se se ki a se ara wa se a mo wi pe awa ti a je adari iba se olùṣọ́ àgùntàn àgbàni tàbí adarí ẹkùn kò sí áńgẹ́lì láàrin wa nítòótọ́ ni a gba ọkàn wa là nítòótọ́ ni ọlọ́run ti dárí ẹ̀ṣẹ̀ jì wá nítòótọ́ ni a jẹ́ ènìyàn ọlọ́run ṣùgbọ́n ó ṣeé ṣe bóyá abójú fo nǹkan kan ni bóyá ẹnìkan ló fi ẹ̀sùn sùn wá nípa rẹ kí a sì sọ ọ̀rọ̀ sí ọ kí o bí ọ nínú ohun tí a ní láti ṣe ni wípé kí a dáríjì ìbàjẹ́ olùṣọ́ àgùntàn ni ó ṣẹ̀ wá ni àfẹ́rí olùṣọ́ àgùntàn a tilẹ̀ ti súnmọ́ báyìí etí ìbákan gbàdúrà fún a kò ní gbàjú ìṣẹ́jú márùn-ún lọ ṣùgbọ́n ó lóun ò ráyè kí a dáríjì ara wa tàbí ó ṣeé ṣe kí ó jẹ́ ẹni tí a fi sí orí ẹkùn ni ó ṣeé ṣe kí ó ṣẹ̀ wá bóyá à ń fẹ́ ìtọ́jú bóyá nǹkan ẹ̀gún ló gún wa lẹ́sẹ̀ a sì rò pé abẹ́ wà lọ́wọ́ rẹ̀ láti yọ ẹ̀gún yìí kúrò ṣùgbọ́n kò tètè yọ ẹ̀gún yìí a sì ní ìrora púpọ̀ ó yẹ kí a dáríjì ó yẹ kí a ní ìyọnu sí ara wa ó sì ṣeé ṣe kí ó jẹ́ wípé adarí ẹkùn tàbí adarí ìdàpọ̀ ojúlé ó ṣeé ṣe kí ó jẹ́ pé àwa tí a jẹ́ ọmọ ìjọ la ṣẹ̀ wọ́n ó yẹ kí àwọn tí wọ́n jẹ́ olórí lórí wa ó yẹ kí àwọn náà kí ó lè ní ẹ̀mí tàbí ọkàn ìyọnu kí a gbé ọkàn ìyọnu wọ̀ sí ara wa ẹ jẹ́ kí a wo Isaiah orí kejìdínní ọgọ́ta Isaiah orí kejìdínní ọgọ́ta ẹsẹ̀ ìkeje kì í ha ṣe láti fi oúnjẹ rẹ fún àwọn tí ebi ń pa àti kí ìwọ kí ó mú àwọn òtòṣì tí a ti sóde wá sí ilé rẹ nígbà tí ìwọ bá rí arìn horo kí ìwọ kí ó arìn hòhò kí ìwọ kí ó bò ó kí ìwọ kí ó má fi ara pamọ́ kúrò lọ́dọ̀ ẹran ara tirẹ èyí ni a ń sọ bí a ti lè ní ọkàn ìyọnu bí a ti lè fi ìwà tútù tàbí ọkàn ìyọnu bí a ti lè fi hàn wípé bí a bá rí ẹnikẹ́ni tí ebi ń pa nínú àwọn ará nínú olúwa tàbí nínú àwọn aládùúgbò wa tí oúnjẹ sì wà lọ́wọ́ wa kí a fún wọn ní oúnjẹ bí ẹ bá rí àwọn tí kò ní lọ́wọ́ kí a gbà wọ́n sí ilé bí ẹ bá rí àwọn tí ó dàbí ẹni wípé wọn ò ní aṣọ ó dàbí ẹni pé wọ́n ń rìn hòhò kí a fi aṣọ bò wọ́n kí a má ṣe yẹ̀yẹ́ wọn wípé nítorí wọn ò ní aṣọ tí ó yẹ kí wọn kí ó wọ̀ àti wípé kí a má fi ara pamọ́ fún àwọn tí ìyá ń jẹ kí a má ṣe bẹ́ẹ̀ ni wípé a kò mọ̀ wípé wọ́n nílò àwọn ohun kan tí ó wà lọ́wọ́ wa kí a rí wípé a tọ́jú àwọn ẹlòmíràn ẹ jẹ́ kí a wo Róòmù orí kejìlá ẹsẹ̀ ìkẹwàá Róòmù orí kejìlá ẹsẹ̀ ìkẹwàá ní ti ìfẹ́ ara ẹ máa fi ìyọnu fẹ́ràn ara yín ní ti ọlá ẹ máa fi ti ẹnì kejì yín ṣáájú ó ní kí a máa fi ìyọnu fẹ́ràn ara wa nítorí bẹ́ẹ̀ ó yẹ kí a gbé ọkàn ìyọnu wọ̀ ìkejì ó ní ó yẹ kí a ní ẹ̀mí ìṣeun ó yẹ kí a máa ṣoore fún ara wa kò yẹ kí a dúró di ìgbà tí wọ́n bá sọ fún wa wípé lágbájá ó yẹ kí a ràn lọ́wọ́ bí a bá ti rí wípé ara àwọn ará nínú olúwa wọ́n ní àwọn nǹkan kan tí wọ́n ṣe aláìní tí ọlọ́run sì pèsè nǹkan wọ̀nyí fún wa ó ní kí a jẹ́ ẹni tí ṣoore ó ní bí ó tiẹ̀ jẹ́ ẹni tí a ò mọ̀ rí gẹ́gẹ́ bí ẹni tí a pa ní àpà ìpatán ní ojú ọ̀nà láàrin Jericho àti Jerusalemu ó ní bí a bá rí gẹ́gẹ́ bí aláàánú ara Samaria ó yẹ kí a máa ṣoore ó yẹ kí a ní ẹ̀mí ìṣeun kí a máa tọ́jú àwọn tí a pa lára tàbí àwọn tí a ṣá lọ́gbẹ́ tàbí àwọn tí ó bá àjálù kan pàdé ní ìgbésí ayé wọn yẹ kí a wo Éfésù orí kẹrin ẹsẹ ìkejì lé ní ọgbọ̀n ẹ máa ṣoore fún ọmọ nìkejì yín èyí ni pé kí a ní ẹ̀mí ìṣeun kí a máa ṣoore ẹ ní ìyọnu ẹ máa dáríji ara yín gẹ́gẹ́ bí ọlọ́run nínú Kristi ti dáríji yín ó tún sọ fún wa ó ń tẹ̀mọ́ wa létí wípé ó yẹ kí a máa ṣoore ó sì yẹ ki ani iyonu si ara wa bi abapada si kolose ori keta ese ikejila ki ani irele irele je ohun ti o se pataki irele je ohun ti bi abari ni igbese aye eniyan a ma so wipe ah lagbaja omo lu abi ni o sese boya ko lowo o sese boya ko ti le bo wa ko le fun wa lo nje sugbon a ma so pe lagbaja omo lu abi ni kilode tan so be a ma so wipe irele lagbaja o po o ga popo o sese ki o je ninu ebi bi o sese ki o je iya oko ni o wa sele bi iyawo ti n gbe onje sile fun iya oko ti o kunle bi o ti n gbe onje sile yi ni iya oko o sese ki obe ki o ma ti le dun popo ikunle yi yo je ki obe dun ju be lo o sese ki eran popo ki o ma si ninu obe sugbon ikunle ti iyawo yi ti o fi gbe onje fun iya oko re yo je ki inu iya oko ki o dun to be ti o je wipe iya oko yo ma pon awo lani bi o ba ti pada de ni o ma so wipe ah iyawo omo mi mi o riru eri ni o ni iteriba popo o je eni ti o lowo popo o je eni ti a ko ti o gbe ko nitori kini se nitori pe a ko gbo eran inu koko fun iya ni rara nitori iteriba nitori irele nitori wipe eni yi bi o tin soro be ni o nkunle bi o tin gbonje sile be ni o nkunle ni iya iya ma so wipe o dabe ni ki ma ba yin gbe wipe mo feran re popo o dabi omo fun mi irele je ohun ti o se pataki ye ke a wo peteru kini ori karun ese karun be pelu eyin ipere e teriba fun awon agba be gege eyin ipere eyin omode e teriba fun awon agba laye ode oni ni a rin wipe awon omode ko bowo fun agba o se ni laanu laarin awa ti a pe ni onigbagbo ni a ri wipe a o bowo fun awon agba o ri omokunrin kan boya o je omo ogun odun o ri elomiran ti o je omo ogota odun agbalagba ti o ti hewu lori ti o ti bi omo ti o ju arakunrin lo ti o je omo ogbon odun yi bi o ba fe pe ara wa ninu oluwa awon agba ninu ijo ti o je obi ogota odun ni o ma so pe brother omo ogbon odun ti o npe eni ogota odun ni brother ki se baba wa ni bi ati e mo bibeli lati ibere de opin eni ti o hewu lori eni ti o je agba baba lo je fun wa igba miran a o ri o sese ki o je omo odun 25 ni o je olu eni to ndari idapo ju ile ki eni ti andari re yi ki o je bi omo 70 odun e ti eni to ndari idapo ju ile ba fin ma bo fun baba yi ni o ma so wi pe brother Samson eni to npe ni Samson yi ni eni ti o je 70 odun o eyin le o ka bibeli fun wa o ko boju mo be o ye ki awa ti a je omode o ye ki a ni ibowo iteriba ki a ni irele fun awon agba nitori be e je ki a mu awon kan won ibo sipo ni arin wa o sese boya andari eko ninu ojo ni igba ti a wa ni ojo isinmi a wa inu iwe mimo a si nfe pe arabirin kan eni ti o je mama eni ti o to mama fun wa bi o be aba so nipa ti ara a fe pe wo pe ki o ka akosori a kan yowo si ani iwo dide ki o ka a ki so pe iwo fun eni ti o dabi mama wa ko boju mo be tabi ki a so wi pe lagbaja ki a la oruko mo lori eni ti o to baba fun wa eni ti o to mama fun wa tabi eni ti o to gba wa si bi ise o ye ki irele tabi ibowo ki o wa jesu ko wa ni nkan wonyi o ni ani gbogbo yin e ma teriba fun ara yin ki e si fi irele wo ara yin le aso nitori olorun ko ju ija si awon agberaga sugbon o n fi ore ofe fun awon onirele laarin ara wa o ye ki a ma teriba fun ara wa o ye ki a ni irele laarin ara wa ki a le mo wipe awa paapaa a je eniyan olorun ninu peteru kini ori keta peteru kini ori keta yẹ ki n kunkun ka fun ọ lati ẹsẹ ikini nitori o ṣe pataki pupọ ẹsẹ ikẹrin la n lọ ṣugbọn jẹ ki n ka lati ẹsẹ ikini bẹẹ gẹgẹ ẹyin aya ẹ ma tẹriba fun awọn ọkọ yin pe bi ẹnikẹni ba tilẹ ṣe aigbọran si ọrọ naa ki a le jire won le aisoro nipa iwa awon aya won awa ti ati loko tabi ti ati gbeyawo o ye ki ede yi ki o ye wa we pe irele o se pataki popo ninu ile iteriba se pataki popo ninu ile o ma nse ni laanu o si ma ba ni lokan je bi abari aya ti o so wi pe ohun ti de atunbi we pe ohun ti le je osise ninu ijo bi a bari bi o se nsoro agan oro oro lile si oko re o ma nje ohun to ma nse ni laanu we pe arabirin se nsoro bayi se ko mo we pe bibeli o kan nipa fun wa lati teriba fun oko wa ni o ni bi oko wa bi o ti le je eni ti o nse egboran si oro na eni ti ki se onigbagbo o ni sibe sibe o ye ki a ni iteriba ki a ba le jere awon oko won yi pẹlu iwa irele ti a ni nigba ti won ba nwo iwa rere yin ti ohun ti eru oso eni ti ki o ma se je oso ode ti run didi ati ti wura lilo ati ti aso wiwo ohun ti a nso nihin eyin obirin eteti sile igba miran o se se ki o se oko re eti o ba fi kunle ni ese mejeji eti o ba fi ni iteriba eti o ba oko dariji mi o ni se be mo ki o ni iwa irele ohun ti o se ni wepe o mo wepe inu oko odun sugbon o mo iru irun didi ti oko ti o ma nfe eti o ba fi so lenu wepe oko dariji mi o lo dirun tabi o mo iru aso ti oko feran o lo woru aso yi o ro wepe irun didi aso wiwo ati eyi to se to ti fi se oso ti oko nfe o ro wi pe eyi ni yo munu oko dun nitooto ni oko fe ki o je ni ti o ni imototo oko ki oko fe ki o je ni ti o rin gege bi eni ti o je iyawo daradara ki o wo aso ti yo te lorun sugbon sibe sibe o nfe nkan miran o nfe ki a ni irele wi pe yo ma so ninu okan re wi pe o morun di looto sugbon iwa o da ni tooto ni o ma aso owo sugbon iwa re nko wo ese kerin nisinsinyi sugbon ki o je ti eni ti o fara sinle okan ninu oso aide baje ti emi irele ati emi titu eyi ti se iyebiye ni waju olorun o nso fun awe pe ohun kan wa ti o jirun didi lo ohun kan wa ti o ju aso wiwo lo ohun kan wa ti o ju oso ninu aye lo o ni emi irele emi iwa tutu eyi ni o se iyebiye ni waju oluwa nitori be o ye ki a mo wi pe awon nkan wonyi ni olorun be lowo enikokan wa o nfe ki a gbe nkan wonyi wo o nfe ki a hu awon nkan wonyi ni iwa tun wo ni ikokan lati kolose ori keta lati ese kejila si iketala egbe okan yonu wo iseun irele inu titu ipamora o ye ki a ma fara da fun ara wa ki a ni ipamora eni ti o ba ni ipamora ki o ma se wi pe ohun o le duro ninu ile ohun o le duro ninu ijo ohun o le se tibi ohun o le se tohun won ti se mi pupo won o le dariji o ye ki a ni ipamora ikefa o nso wi pe o ye ki a ma fara da fun ara wa ikeje o ye ki a ma dariji ara wa ohun kun ti enikeni iba se se a mo wi pe awa na ati se awon elomiran ri won si dariji wa ati se olorun o si dariji wa o ye ki a ma dariji ara wa e ni o mu wa lo si ikori keji ife christiani wo ese kerinla ati bori gbogbo nkan wonyi egbe ifewo ti se amore iwa pipe egbe ifewo ti se amore iwa pipe o ye ki a ni ife ife yi o se pataki ye ki a wo korinti kini ori kejo ese kini korinti kini orí kẹjọ ẹsẹ ìkíní ṣùgbọ́n ní ti àwọn nǹkan tí a fi rúbọ sí òrìṣà a mọ̀ pé gbogbo wa lè ó ní ìmọ̀ ìmọ̀ a máa fẹ̀ ṣùgbọ́n ìfẹ́ ni gbéniró ó ń sọ fún wa wípé bí a bá ní ìfẹ́ ìfẹ́ yóò gbé wa ró ìbàjẹ́ nínú ìjọ ìbàjẹ́ nínú ilé ìbàjẹ́ ní ibi iṣẹ́ níbikíbi tí a bá wà ìfẹ́ wa tí a ń fi hàn yóò máa gbé àwọn ẹlòmíràn ró bí wọ́n tilẹ̀ ṣubú ìfẹ́ wa ni yóò gbé wọn dìde bí wọ́n tilẹ̀ dàbí ẹni pé wọ́n ní ìkọsẹ̀ ní ọ̀nà kan tàbí òmíràn ìfẹ́ wa ni yóò lè gbé wọn dìde ìfẹ́ a máa gbé ni ró yẹ kí a wo orí kẹrìnlá ẹsẹ ìkíní ẹ máa lépa ìfẹ́ kí ẹ sì máa fi ìtara ṣàfẹ́rí ẹ̀bùn tí í ṣe ti ẹ̀mí ṣùgbọ́n kí ẹ kúnkún máa sọ tẹ́lẹ̀ ohun tí a fẹ́ fi hàn níhìn nísinsìnyí ni ti ìfẹ́ ẹ máa lépa ìfẹ́ èyí ni pé pẹ̀lú ìyàwó wa kí a máa lépa ìfẹ́ pẹ̀lú ọkọ wa kí a máa lépa ìfẹ́ bí a bá fẹ́ ṣe ohun kan bí a bá fẹ́ sọ̀rọ̀ kan bí a bá fẹ́ bá ọkọ wa tàbí ìyàwó wa ṣe nǹkan kan kí a béè lọ́wọ́ wa pé ǹjẹ́ èyí mú ìfẹ́ lọ́wọ́ bí kò bá sí ìfẹ́ nínú rẹ̀ bí ó bá jẹ́ pé ohun tí ó fa ìjà ni ohun tí ó mú kí ìfẹ́ wa kí ó dínkù sí ara wa ni kí a má ṣe ṣe kí a rí wípé a ń lépa ìfẹ́ ní orí ìkẹrìndínlógún ẹsẹ̀ ìkẹrìnlá ẹ máa fi ìfẹ́ ṣe gbogbo nǹkan yín ohun gbogbo tí a fẹ́ ṣe kí ó wà ní ti ìfẹ́ ṣé a ń ran ẹnìkan lọ́wọ́ ni kí a jẹ́ kí ó wà nípa ti ìfẹ́ ìgbà mìíràn a máa ń ṣe bẹ́ni pé a ran ènìyàn lọ́wọ́ ṣùgbọ́n àwọn ẹlòmíràn tán máa ń lọ sí ilé ẹnì kejì wọn mo ní kí n wá ràn yín lọ́wọ́ ni o mo ní kí n wá ràn yín lọ́wọ́ ni o ṣùgbọ́n ìrànlọ́wọ́ tí wọ́n ń fún wa yìí ìgbà mìíràn ìrànlọ́wọ́ olófòfo ni wọ́n fẹ́ wo àwọn nǹkan tí a ní nínú ilé àwọn wàhálà tí a ní nínú ilé àwọn nǹkan mìíràn tí ó dàbí ẹni pé ó jẹ́ wàhálà fún wa bí wọ́n ti wá ràn wá lọ́wọ́ bóyá wọ́n bá a gbálẹ̀ ni wọ́n bá a fọṣọ wọ́n bá a ṣe ohunkóhun bí wọ́n ti ń jáde ni wọ́n sọ pé ọ̀dọ̀ lágbájá ni mo ti ń bọ̀ ara ilé ẹ̀ o mọ̀ wípé lágbájá nǹkan tó ń là kọjá ǹsìn kò ṣeé fẹnu sọ o mọ̀ iṣẹ́ má ti bọ́ lọ́wọ́ ẹ sọ kí n gbọ́ bẹ́ẹ̀ ni kí ló ṣe o mọ̀ lágbájá kò kún iṣẹ́ ò lè dúró lọ́wọ́ ẹ kò sí bó ṣe lè ṣe ó ń gbàdúrà ó ń ka bíbélì ó tiẹ̀ ń kọ́ni lẹ́kọ̀ọ́ bíbélì ṣùgbọ́n lágbájá kò lè ṣàǹfààní bá dẹ̀ ti lágbájá ẹ báwo ni nǹkan o mo ní kí wọ́n ràn yín lọ́wọ́ ní ọ̀sẹ̀ tí ó kọjá mo bá yín gbálẹ̀ mo bá yín ṣe mo tún lè wá ní ọ̀sẹ̀ tó ń bọ̀ olófòfo ni irú ẹni yìí gbogbo nǹkan tá a bá ń ṣe kí ó wà nípa ti ìfẹ́ bí a bá rí wípé ẹnikẹ́ni tí a lọ ràn lọ́wọ́ ẹnikẹ́ni bóyá ó jẹ́ adarí ìdàpọ̀ ojú ilé ni ó jẹ́ arábìnrin nínú olúwa arákùnrin nínú olúwa a mọ wàhálà tí ó ní gẹ́gẹ́ bí a ti sọ wípé kì í ṣe wípé kí a jẹ́ agbẹnusọ fún èṣù kí a bẹ̀rẹ̀ sí ní tan nǹkan tí àwọn ẹlòmíràn ń ṣe tàbí wàhálà wọn kí a bẹ̀rẹ̀ sí ní tàn án kálẹ̀ ó yẹ kí a mọ̀ wípé ọ̀rọ̀ tí kò bá mú ìfẹ́ lọ́wọ́ a kì í sọ wípé ẹ máa fi ìfẹ́ ṣe gbogbo nǹkan yín nítorí bẹ́ẹ̀ ó yẹ kí ìfẹ́ kí ó wà nínú ọ̀rọ̀ wa nínú ìṣe wa àti nínú ohun gbogbo tí a ní ìdàpọ̀ pẹ̀lú àwọn arákùnrin arábìnrin wa nínú Tesalonica kejì orí kìíní ẹsẹ̀ kẹta iṣẹ́ wa ni láti máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ní ìgbà gbogbo nítorí yín ara àní gẹ́gẹ́ bí ó ti yẹ nítorí pé ìgbàgbọ́ yín ń dàgbà gidigidi àti ìfẹ́ olúkúlùkù yín gbogbo sí ara yín ń di púpọ̀ ó yẹ kí ìfẹ́ wa kí ó máa di púpọ̀ sí ara wa bí a ti fẹ́ràn ara wa lónìí kí ó ju bí a ti fẹ́ràn ara wa ní ọdún tí ó kọjá bí a ṣe lè ran ara wa lọ́wọ́ lónìí kí ó kọjá bí a ṣe ran ara wa lọ́wọ́ ní ọdún márùn-ún sẹ́yìn kí a rí wípé ìfẹ́ wa ń gbòòrò jù bẹ́ẹ̀ lọ ìfẹ́ wa ń dàgbà jù bẹ́ẹ̀ lọ ati wipe ife wa yi o nkan eniyan popo ninu ijo ju be lo nitori be o ye ke a ma ni ife si ara wa bi a ba nso nipa ife si ara wa yi bawo ni a se le fi ife yi bawo ni a se le fi han je ke a wo petero la koko ke a tu lo wo korinti kini petero ori kerin petero kini ori kerin ese ikejo ju gbogbo re lo eni ife ti o gbona laarin ara yin nitori ife ni nbo opolopo ese mole ju gbogbo re lo eni ife ti o gbona laarin ara yin ife ti an so nihin ki se ife ko fe nitori bi o ba ngbo nipa ife ti o gbona o le ma ya o lenu ki se ife ti inu aye o nso nipa ife ti o gbona nipa ti emi laarin ara wa o si nso wipe iru ife be a ma bo opolopo asise a ma bo mole laarin ara wa o sese boye nikan se oro so si wa ki o so pe ah arabirin dariji mi o mo tele tele ni ife ti a ni yo bo asise be yo bo mole o sese boya eni ti o nko aleko ni wa inu iwe mimo ni o se asise o se oro so o nso fun wa pe oro kan wa ninu marko asimo we pe ko si ninu marko we pe ninu ise awon aposteli ni oro na wa eyi ki se ohun erin tabi ohun agalamasa ti a lo ma so we pe won gbo won sori aga wa sun won kunkun mo oro so won kunkun le se nkan yi alufa wa oluso agutan wa ibagba nkan won lowo awon rabi won nitori pe ase won ti poju o ni ife yo bo opolopo ese opolopo asise yo bo mole tabi iwo ti o je aya ninu ile o sese oko boya o ye ki o fi ogun naira sile o fi naira 18 sile ki o si dabi eni pe o nso pe naira 18 to fi sile ko to nkan ko ni le ra nkan kan wa lati oja bi o ba si ti ri iya re ki o ma so fun yin pe ah iya nkan ti mo n doju ko rara ife a ma bo opolopo asise opolopo ese a ma bo mole o sese ki o je ninu ijo teti sile o sese ki o je enikan ni o se wa ninu ijo tabi ara ninu olowa ni o so nkan kan ti ko te wa lorun ranti wi pe ife a ma bo opolopo ese mole sugbon awa ti a wa ninu ijo nihin dipalai ti o je wi pe a nyo ipo olorun fun wa nihin rere Olorun saanu fun wa. Olorun se wa ni oloriire. Wo bi ijo se ri, wo eko oro Olorun. A wa ti boya se se wa ninu ijo yi, ijo daradara ni. Sugbon o se se ki a se ara wa, ki o wa gbe oro wa ninu ile wa nihin, ki o wa gbe lo si CMS. Ki o wa so wepe ah, ninu ijo ti mo wa. Won se mi bawo lo se le so be. Tabi ki o ti le gbe lo si awon ti won ki ka Bibeli, ki o so wepe looto ni mo lo si church. Looto ni a so pe a ni igbala lo to la so pe a di atunbi sugbon awa papa ti a pe ara wa ni omo olorun ti a so pe a di atunbi nkan ton se fun mi n o le gbagbe titi lai ah o n so fun eni ti ko sinu ijoba olorun o n so fun eni ti o je elese eni ti o wa ninu esin miran o tun n so nipa eyan ti o je ara ninu oluwa si awon ti won wa ni ode ko ye ko ri be ife a ma bo opolopo ese a ma bo mole nitori be o ye ki o ye wa we pe ife ni olorun fe ki a fi han si ara wa je ki a wo korinti kini ori ketala lati ese ikerin o nso fun anipa ife a ma musuru ife a ma musuru boya ro we pe o ye ki o je adari sugbon won o ti so de adari musuru bi o ba ni ife olorun ati ife ijo ife a ma musuru boya o ti gbe yawo ni o si feran aya re sugbon mo o ti de iya nso fun awon ebi abi nso fun o we pe oju obirin sile ko le bimo o ife a ma musuru igba ti re yo de olorun yo yi nkan pada je ki ife olorun ki o fun ni suru we pe bi o ti nreti olorun yo se a ma seun ife ki se ilara ife ki soro igberaga ki fe ki huwa aito ki wa ohun ti ara re a ki mu binu be ni ki gbiro ohun buburu ki yo se asododo sugbon ma yo ninu otito o sese boya eni ti o je adari wa tele tele boya nkan kan sele o si mo ki lo sele oluso agotan sin ni arakunrin lo gbadura die o ki a to da opada si aye re nkan yi ti o sele ni ekun wa nihin ti ko ye ki o de ibomiran ni atin gbo ni okere we pe eni ti o je alakoso wa tele tele ninu ekun wa won ti daduro won ti se amo nkan to se boyo dese agbere ni o boyo se ti boyo ji owo ijo ni o amo ki lo se ewo lokan en be ki lo mo to se eni ti o mo nkan kan nipa agbere eni ti o mo nkan kan nipa o le jija o n soro si o n soro we pe boyo jale boyo se tohun nkan to si sele ki se nkan to se pataki to be oluso agotan kan fe ki o gbadura die ni nitori nkan bayi ife ki yo se aisododo bi atile da enikan duro eyi ki se wo pe yo mo ki inu re dun wo pe o dara be wo pon dalagbaja duro ko dara be o ye ki o ni edun okan fun o ye ki o gbadura fun ife ki yo se aisododo a ma yo ninu otito a ma farada on gbogbo a ma gba on gbogbo a ma reti on gbogbo a ma fayaran on gbogbo nitori be ohun ti olorun so fun ani wo pe o ye ki a ni iwa kristeni ikeji o ye ki a ni ife kristeni iketa o ye ki a mo ipe kristeni ipe ti a fi pe wa o ye ki a mo o ye ki o ye wa kini ipe ti a fi pe wa wo kolose ori keta ese kedogun ese je ki alaafia olorun ki o ma se akoso okan yin sinu eyi ti a pe yin pelu ninu ara kan ki esin ma dupe kan meji lo wa nihin ikini alaafia ikeji didupe ni apa kan ari alaafia ni apa keji ari idupe ni arin re ni ari ipe ti a fi pe wa ipe ti a fi pe wa ni wo pe ki a je eni ti o ntele omo alade alaafia ki a si je ki alaafia ki o wa ni igbese aye wa ki a je ki alaafia ki o wa ni oro enu wa ki a je ki alaafia ki o wa ni ise wa ati ibalo wa enikan si enikeji re ati we pe ki a ri daju we pe a n dupe ninu gbogbo onko wahala ti a le ni abi nkankan ti o le ma sele ki a ri we pe ni igba gbogbo a n dupe loni ni olorun ti je ki o ye wa we pe o ye ki a ni iwa kristeni ikeji ki a ni ife kristeni iketa ki a mo ipe alaafia ti a fi pe wa ki a si ma dupe ni igba gbogbo o ye ki a so fun olorun nisinsin wo pe iru iwa yi ni a fe ki o wa ni igbese aye wa bi a ba ti di atunbi wo pe a n fe fi ore ofe ti a ti ni a n fe fi han a si n fe ki iwa yi ki o wa ni igbese aye wa ikaanu ni tabi iyonu isore irele iwa tutu ipamora ifarada ki a ma dariji ara wa ki a ni ife ara wa ki a je ki alaafia ki o wa ninu okan ki o wa ninu ebi ki o wa ninu ijo ki o wa ni igbimo wa ki a je ki ife ati alaafia ki o joba ni ki o si se akoso bi a ti n ba ara wa lo e je ki a dede duro e je ki a so fun olorun we pe a fe je ti olorun a si n fe ki iwa kristeni ife kristeni ipe kristeni ki o je ti wa ye ki a gbadura daradara le oni bi a ba ti ni igbala ki a je ki awon iwa kristeni wonyi ki o je o ni igbesi aye wa bi a ba si ti ni igbala ki a so fun olorun we pe ki o gba kan wa la ki o sanu fun wa ki o dariji wa awon nkan ti o je bi ese ni igbesi aye wa ki olorun ki o yo won kuro ki o si fi iwa otun iwa ododo irin alaafia ati ife ki o fi ropo awon nkan ti olorun mu kuro ni igbese aye wa je ki a gbadura daradara ki a si gbadura pelu igbagbo o daju we pe olorun yo se
1: ti Samueli. Orí ìkẹwà. Samueli sì mú ìgòròró, ó sì tú sí ilé orí, ó sì fi ẹnu kò ó lé ẹnu, ó sì wí pé kò ṣe pé nítorí tí Olúwa ti fi òróró yàn ọ́ ní olórí ìní rẹ̀. Nígbà tí ìwọ bá lọ kúrò lọ́dọ̀ mi lónìí, ìwọ rí ọkùnrin méjì ní ẹ̀bá ibojì Rákélì ní agbègbè Benjamin ní Selsa, wọ́n sì wí fún ọ pé wọ́n ti rí àwọn kẹ́tẹ́kẹ́tẹ́ tí ìwọ ti jáde lọ wá. Sì wò ó, bàbá rẹ̀ ti fi ọ̀ràn ti kẹ́tẹ́kẹ́tẹ́ sílẹ̀, ó sì kọminú nítorí rẹ̀ wípé kí ni èmi ó ṣe ní ti ọmọ mi. Ìwọ sì kọjá láti ibẹ̀ lọ, ìwọ sì dé pẹ̀tẹ́lẹ̀ Tàbórì. Níbẹ̀ ni ọkùnrin mẹ́ta ti ń lọ sọ́dọ̀ Ọlọ́run ní Bétélì yóò pàdé rẹ̀. Ọ̀kan yóò mú ọmọ ewúrẹ́ mẹ́ta lọ́wọ́, èkejì yóò mú ìṣù àkàrà mẹ́ta, àti ẹ̀kẹta yóò mú ìgò ọtí wáìnì. Wọ́n sì kí ọ, wọ́n sì fi ìṣù àkàrà méjì fún ọ, ìwọ sì gbà á lọ́wọ́ wọn. Lẹ́yìn èyí ni ìwọ wá sí òkè Ọlọ́run níbi tí ẹgbẹ́ ogun àwọn Filistini wà. Yóò sì ṣe, nígbà tí ìwọ bá dé ìlú náà, ìwọ sì pàdé ẹgbẹ́ wòlíì tí yóò máa sọ̀kalẹ̀ láti ibi gíga níwá. Wọ́n sì ní Sátírì àti Tábrétì àti Fèrè àti Hápù níwájú wọn. Wọ́n sì máa sọtẹ́lẹ̀, ẹ̀mí Olúwa yóò sì bàlẹ́ ọ, ìwọ sì máa bá wọn sọtẹ́lẹ̀, ìwọ sì di ẹlòmíràn. Yóò sì rí bẹ́ẹ̀ nígbà tí àmì wọ̀nyí bá dé sí ọ, ṣe fún ara rẹ ohun gbogbo tí ọwọ́ rẹ bá rí láti ṣe, nítorí tí Ọlọ́run wà pẹ̀lú rẹ. Ìwọ sì ṣáájú mi sọ̀kalẹ̀ lọ sí Gilgali, sì kíyèsí, èmi ó sọ̀kalẹ̀ tọ̀ ọ́ wá láti rúbọ sísun àti láti rú ẹbọ ìrẹ́pọ̀. Ní ìjọ méje ni ìwọ dúró títí èmi ó fi tọ̀ ọ́ wá. Èmi ó sì fi ohun tí ìwọ ṣe hàn ọ́. Ó sì rí bẹ́ẹ̀ pé nígbà tí ó yí ẹ̀yìn rẹ̀ padà láti lọ kúrò lọ́dọ̀ Samueli, Ọlọ́run sì fún ní ọkàn mìíràn, gbogbo àmì wọn ni sì ṣe ní ọjọ́ náà. Nígbà tí wọ́n sì dé ibẹ̀ sí òkè náà, sì kíyèsí, ẹgbẹ́ àwọn wòlíì pàdé rẹ̀, ẹ̀mí Ọlọ́run sì balẹ̀, òun sì sọ tẹ́lẹ̀ láàrin wọn. Ó sì ṣe nígbà tí gbogbo àwọn tí ó mọ̀ rí pé ó ń sọ tẹ́lẹ̀ láàrin àwọn wòlíì, àwọn ènìyàn sì ń wí fún ara wọn pé kí ni èyí tí ó dé sí ọmọ Kíṣì, Sọ́ọ̀lù wà nínú àwọn wòlíì pẹ̀lú. Ẹnìkan láti ibẹ̀ náà wá sí dáhùn, ó sì wí pé ṣùgbọ́n ta ni bàbá wọn, bẹ́ẹ̀ ni ó sì wà ní òwe, Sọ́ọ̀lù wà nínú àwọn wòlíì pẹ̀lú. Nígbà tí ó sọ tẹ́lẹ̀ tán, ó sì lọ sí ibi gíga ni. Arákùnrin Sọ́ọ̀lù kan sì wí fún un àti fún ìránṣẹ́ rẹ̀ pé níbo ni ẹ̀yin ti lọ, òun sì wí pé láti wá àwọn kẹ́tẹ́kẹ́tẹ́ ni. Nígbà tí àwa rí pé wọn kò sí níbìkan, àwa sì tọ Samueli lọ. Arákùnrin Sọ́ọ̀lù náà sì wí pé sọ fún mi, èmi bẹ̀ ọ́, ohun tí Samueli wí fún ọ. Sọ́ọ̀lù sì wí fún arákùnrin rẹ̀ pé òun ti sọ fún wa dájúdájú pé wọ́n ti rí àwọn kẹ́tẹ́kẹ́tẹ́ náà, ṣùgbọ́n ọ̀ràn ìjọba tí Samueli sọ òun kò sọ fún un. Samueli sì pe gbogbo ènìyàn jọ síwájú Olúwa ní Mispe. Ó sì wí fún àwọn ọmọ Ísírẹ́lì pé báyìí ni Olúwa Ọlọ́run Ísírẹ́lì wí, èmi mú Ísírẹ́lì gòkè ti Íjíbítì wá, mo sì gbà yín kúrò lọ́wọ́ àwọn ará Íjíbítì àti kúrò lọ́wọ́ gbogbo ìjọba wọn ni tí ó pọn yín lójú. Ẹ̀yin sì kọ Ọlọ́run yín lónìí, ẹni tí òun tìkára rẹ̀ ti gbà yín kúrò lọ́wọ́ gbogbo àwọn ọ̀tá yín àti gbogbo wàhálà yín. Ẹ̀yin sì ti wí fún un pé bẹ́ẹ̀ kọ́, ṣùgbọ́n àwa ń fẹ́ kí ó fi ẹnìkan jọba lórí wa. Ní ìsinsìnyí, ẹ dúró níwájú Olúwa nípa ẹ̀yà yín àti nípa ẹgbẹgbẹ̀rún yín. Samueli sì mú kí gbogbo ẹ̀yà Ísírẹ́lì súnmọ́ tòsí, a sì mú ẹ̀yà Bẹ́ńjámínì. Òun sì mú kí ẹ̀yà Bẹ́ńjámínì súnmọ́ tòsí nípa ìdílé wọn. A mú ìdílé Matri, a sì mú Sọ́ọ̀lù ọmọ Kíṣì. Nígbà tí wọ́n sì wá a kiri, wọn kò sì rí i. Nítorí náà wọ́n sì tún béèrè lọ́dọ̀ Olúwa síbẹ̀ bí ọkùnrin náà yóò wá ibẹ̀. Olúwa sì dáhùn wípé òó, ó pa ara rẹ̀ mọ́ láàrin ohun èlò. Wọ́n sáré, wọ́n sì mú un láti ibẹ̀ wá. Nígbà tí ó sì dúró láàrin àwọn ènìyàn náà, ó sì ga ju gbogbo wọn lọ láti èjìká rẹ̀ sókè. Samueli sì wí fún gbogbo àwọn ènìyàn náà pé ẹ̀yin kò rí ẹni tí Olúwa yàn fún ara rẹ̀, pé kò sí ẹni tí ó dàbí rẹ̀ nínú gbogbo ènìyàn náà. Gbogbo ènìyàn sì hóye, wọ́n sì wí pé kí ọba kí ó pẹ́. Samueli sì sọ ìwà ìjọba fún àwọn ènìyàn náà, ó sì kọ sínú ìwé, ó sì fi síwájú Olúwa. Samueli sì rán gbogbo ènìyàn náà lọ, olúkúlùkù sí ilé rẹ̀. Sọ́ọ̀lù pẹ̀lú sì lọ sí ilé rẹ̀ sí Gibea. Ẹgbẹ́ àwọn alágbára ọkùnrin sì bá a lọ, ọkàn àwọn ẹni tí Ọlọ́run tọ́. Ṣùgbọ́n àwọn ọmọ Bélíálì wí pé ọkùnrin yìí yóò ti ṣe gbà wá. Wọ́n kẹ́gàn rẹ̀, wọn kò sì mú ọrẹ wá fún un, òun sì dákẹ́.
2: DCLM Radio, the spiritual warfare is our concern.
1: Ìwé kìíní ti Samueli, orí ìkọkànlá. Nahaṣi ará Amoni sì gòkè wá, ó sì dó ti Jabeṣi Gileadi. Gbogbo ọkùnrin Jabeṣi sì wí fún Nahaṣi pé báwa dá májẹ̀mú, àwa ó sì máa sìn ọ́. Nahashi ara Amoni na si da won lohun pe nipa bayi ni emi o fi ba yin da majemu nipa yiyo gbogbo oju otun yin kuro emi o si fi se eleya ni oju gbogbo Israeli. Awon agba Jabeshi si wi fun pe fun wa ni aye ni ijo meje awo si ran o nse si gbogbo agbegbe Israeli bi ko ba si eni ti yo gba wa awo si jade to wa. Awon iranse na si wa si Gibe ati Saulu won royin na ni eti awon eniyan gbogbo eniyan na si gbe ohun won soke won si sokun ti kiyesi Saulu bo wa ile leyin owo malu lati papa wa. Saulu si wi pe e se awon eniyan ti won fi n sokun won si soro awon okunrin Jabeshi fun. Emi Olorun si bale Saulu nigba ti o gboro won ni inu re si ru pupo o si mu malu meji o re won wewe o si ran won si gbogbo agbegbe Israeli nipo owo awon onse na wipe enikeni ti o wu ki o se ti ko ba to Saulu ati Samueli leyin be gege ni a o se malu re. Iberu Oluwa si mu awon eniyan na won si jade bi eniyan kan soso o si ka won ni beseki awon omo Israeli si je 25 eniyan. Awon okunrin Juda si je 25. Won si wi fun awon iranse na ti o ti wa pe bayi ni ki e wi fun awon okunrin Jabeshi Gileadi ni ola lakoko igba ti orun ba mu eyin o ni iranlowo. Awon ise na wa won ro fun awon okunrin Jabeshi won si yo. Nitori na awon okunrin Jabeshi wi pe lola awo jade toyin wa eyin o si fi wa se bi gbogbo eyi ti o to loju yin o si ri be lola na. Saulu si ya awon eniyan na si egbe meta won si wa aarin ogun na ni iso owuro won si pa awon ara Amoni titi o fi di igba imoru ojo o si se awon iyoku fonka to be ti meji won ko ku ni ibi kan. Awon eniyan na si wi fun Samuel pe ta ni wi pe Saulu yo ajoba lori wa mu awon okunrin na wa a o si pa won. Saulu si wi pe a ki yo pa enikeni loni yi nitori pe loni ni Oluwa sise igbala ni Israeli. Nigba na ni Samuel wi fun awon eniyan na pe wa ki a lo si Gigali ki a le tun ijoba na se nibe. Gbogbo eniyan na si lo si Gigali nibe ni won gbe fi Saulu joba niwaju Oluwa ni Gigali nibe ni won gbe ru ebo irepo niwaju Oluwa nibe ni Saulu ati gbogbo awon okunrin Israeli si yo ayo nla nla.
3: Eje ki a gbadura. Olorun alaanu olore ofe oni fe julo a dupe lowo yin wi pe atun wa loni lati wa gbo oro yin a wa loni fun isoji a wa loni fun idahun si adura a wa loni fun imole ninu okunkun aye yi a wa loni lati le je ki e tan awon aini ti o wa ni igbesi aye wa. A dupe wi pe ojojumo ni a ri yin ba a dupe wi pe e ki si po pada a dupe wi pe e ko yi pada a dupe wi pe lojojumo ni ileri yin lo ndotun lojojumo ni ijoloto yin lo ndotun lojojumo ni anu yin lori wa ore ofe yin lori wa lo ndotun lojojumo le mu ki ibokun atorun wa ki o wa si igbesi aye wa. E gba pe wa loruko Jesu bi ati wa loni bi e tin ba wa soro an be yin we pe e o fun ani aye ati anfani lati se okan wa paya lati gbo oro yin an bebe we pe oro yi yo se wa lanfani an bebe we pe oro yi yo tan imole si okan wa an bebe we pe oro yi yo so wa di alagbara yo fun ani okun yo ko wa bi ati gbadura yo ko wa bi ati ri idahun si adura wa. A bebe we pe bi e tin ba soro a ko ni je ki ohunkohun ki o di wa lowo wi pe a o peti si oro na a o duro lori oro na a o se ohun gbogbo ti e fe ki a se ati wi pe ibokun yin latoke wa ati wi pe ise iyanu latoke wa yo je ti eni kokan wa loruko Jesu. A dupe pe ti gbo ni loruko Jesu Kristi Oluwa wa. E je ki a wo Matthew ori 5 ese ikeje Matthew ori 5 ese ikeje alabukun fun le awon alaanu nitori won ri anu gba alabukun fun le awon alaanu nitori won ri anu gba. E je ki a wo Samueli keji ori keji le logun ese ikerin din logbon fun alaanu ni iwo fi ara re han fun bi alaanu ati fun eni iduro shinshin li olododo ni iwo o fi ara re han fun ni eni iduro shinshin li olododo loni oro olorun ti an fe yewo ni aanu fun awon alaanu aanu fun awon alaanu o ye ki o ye wa wipe igbese aye wa o duro lori aanu olorun aanu olorun o je ohun ko se mani fun wa fun gbogbo eniyan ti o wa le aye lai si aanu lati odo olorun wa aye ti an gbe yi ko le mo riri ohun kankan lati odo olorun nitori lati gba ti adamu ti subu lati gba ti eniyan ti subu ni o ti je wipe idajo ari ayeraye ni iba ma duro de wa lai si wipe ani ohun kan ti a le gbekele tabi ani ireti kan lati odo olorun bi ki ba se wipe olorun fi anu re han fun wa bi ki ba se wipe olorun fun ara re nitori ori ofe re o mu ireti igbala wa fun enikokan wa je ki a duro na ki a ro ki a gbe yewo wepe bi ko ba si anu olorun ninu idile iru idile be ko le duro bi ki ba se pe agba olorun laye lati fun ani okan anu ati oju anu fun ara wa oko ati aya baba iya ati awon omo won ko le gbe lalafia lai si anu olorun ninu ile isin papa laarin adari ati omo ijo laarin okunrin si obirin bi ki ba se wipe agba aanu olorun laaye ninu okan wa ati lati fi aanu olorun fun ara wa bi enikokan ko le sese wipe ki agbadun onkohun ninu ijo nibi ise wa bi ki ba se wipe an fi aanu bara wa lo ni ibi owo wa bi ki ba se wipe an fi aanu bara wa lo ni ibi ile ti a n gbe enikokan si enikeji re bi ki ba se wipe a n fi aanu bara wa lo a o le ni alaafia a o le gbe papo lai si alaafia o ye ki o ye wa wepe ko si ohun kan ninu wa ko si enikankan ninu wa ti o le sanwo irapada re nitori wipe lati igba ti eniyan ti subu lati igba ti eniyan ti fi olorun sile ti a ti ya eniyan nipa si olorun ni o ti je wipe a je igbese kan a je olorun ni igbese kan ti ko si enikeni tabi ohunkohun ti o le san nitori owo tabi iye irapada wa o se iyebiye to be ti a ko ri eni ti o le san igbese yi nitori be anu olorun nikan soso oni o mu igbala wa fun wa gba ti mo nsoro nipa igbala mo nsoro nipa igbala kuro ninu ese igbala kuro ninu idajo ayeraye igbala kuro ninu egun ayeraye ti o wa sori gbogbo eniyan nigba ti eniyan se sugbon anu olorun oni o sanwo irapada wa anu olorun oni o ran jesu kristi omo bibi re nikan soso lati wa gba wala kuro ninu ese wa nigba ti a je ota olorun teti sile daradara wepe elese je ota olorun a wa ninu okunkun tele tele a o mo ona iye ona igbala ona ijoba olorun a se je ota si olorun sugbon anu olorun oni o duro anu olorun o lo mu suru fun wa ti o n duro ki a ba le ronu pada ati wepe ki a ba le gba jesu kristi omo bibi re kan soso ki a ba le gba gbo ohun ti a n so ni wepe lai si wepe olorun fi anu han fun wa a ki ba ti ni anfani lati ni igbala bi ki ba se wepe olorun fi anu han fun wa a ki ba ti mo iribiri ohun iyebiye ti jesu kristi ti o se lori igi agbelebo a ki ba ti mo ona igbala a ki ba ti le ronu pada a ki ba ti le gba jesu kristi omo olorun gbo ki a si ni igbala ninu mika ori keje mika ori keje ese ikejidinlogun ati ese ikokandinlogun je ki a wo bi olorun se fi anu han fun wa ti o fi dari ese waju wa tani olorun bi iwo ti o n dari aise dedeji ti o n re iyoku ini re koja kò dá ìbínú rẹ̀ dúró títí láé nítorí òun ní inú dídùn sí àánú. Nítorí àánú rẹ̀ ni Ọlọ́run fi fi ojú rere hàn fún wa, tí ó fi mú àìṣedédé wa kúrò, tí ó fi dárí gbogbo àìṣedédé wa jì wá, tí kò jẹ́ kí ìbínú rẹ̀ kí ó wà lórí wa títí. Wẹ́sẹ̀ 19 yóò yí padà, yóò ní ìyọnu sí wa, yóò sì tẹ àìṣedédé wa bá, ìwọ ó sì sọ gbogbo ẹ̀ṣẹ̀ wọn sínú ọ̀gbun òkun. Ẹ̀ṣẹ̀ jẹ́ ohun tí ó wúwo, ohun tí ó wọ̀ wá lọ́rùn tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ó dàbí òkúta ọlọ tí a fi máa ń lọta, tàbí ohun tí ó tóbi jù bẹ́ẹ̀ lọ. Ó dàbí odó tí a fi máa ń gúnyán, tí a so mọ́ wa lọ́rùn tẹ́lẹ̀tẹ́lẹ̀. Nítorí bẹ́ẹ̀ ni ó fi jẹ́ wípé ẹlẹ́ṣẹ̀ kò lè wòkè nítorí ẹrù wúwo tí a so mọ́ Ọlọ́run. Ṣùgbọ́n nítorí àánú Ọlọ́run, wo ẹni tí a so odó mọ́ Ọlọ́run, tàbí ẹni tí a so ọlọ òkúta ńláńlá tí a so mọ́ Ọlọ́run, tí ó tẹ̀ba, tí kò lè rìn síwájú dáradára, tí kò lè ṣe ohunkóhun kánmọ́kánmọ́, tí ó jẹ́ wípé ìbànújẹ́ dorí àgbàkodò, tí ó jẹ́ wípé ẹkún àsunrìn ni lójoojúmọ́, tí ó jẹ́ wípé ẹrù ẹ̀ṣẹ̀ ó ń wọ̀ ọ́ lọ́rùn, ẹrù ẹ̀ṣẹ̀ ń pa á, tí ó jẹ́ wípé ẹrù ẹ̀ṣẹ̀ ó fẹ́ mu lọ sí sàárè láìtọ́jọ́. Ṣùgbọ́n tí Ọlọ́run rí wípé kò sí ohun dáradára kan ní ìgbésí ayé rẹ̀, kò sí ohun rere kan tí a lè kà sí i lọ́rùn, tí a lè ká mọ́ lọ́wọ́, tí a fi lè fi àánú hàn fún un, ṣùgbọ́n ó jẹ́ ẹni tí ó jẹ́ wípé ẹrù ẹ̀ṣẹ̀ ń pa, kò sí lè mú ẹrù ẹ̀ṣẹ̀ yìí kúrò nípa àánú Ọlọ́run nìkan ṣoṣo. Ǹjẹ́ ọmọ ẹni tí mo ń sọ̀rọ̀ nípa rẹ̀? Ìwọ gan ni mo ń sọ̀rọ̀ nípa rẹ̀. Ìwọ ni ẹni náà tí ó jẹ́ ẹlẹ́ṣẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀, ìwọ ni ẹni náà tí ó jẹ́ ọ̀daràn tẹ́lẹ̀tẹ́lẹ̀, ìwọ ni ẹni náà tí ó jẹ́ wípé ìbínú Ọlọ́run ìyá ayérayé ń dúró dè ọ́. Ìwọ ni ẹni náà tí ó jẹ́ wípé aṣọ ọlọ yìí ọlọ ẹ̀ṣẹ̀, òkúta ẹ̀ṣẹ̀, aṣọ odó odó ẹ̀ṣẹ̀, aṣọ ọmọ Ọlọ́run. Ìwọ ni ẹni náà tí ó jẹ́ wípé ìbámasí ìgbádùn, ìbámasí ìrètí kankan, ìbámasí ìgbàlà láti àárọ̀ di alẹ́, ìbámasí ohun kan tí ó lè fún ọ ní ìrètí láti àárọ̀ di alẹ́. Ṣùgbọ́n nítorí àánú Ọlọ́run, ó wù ọ́ nínú ìṣẹ́, ó wù ọ́ nínú ìyà, ó wù ọ́ nínú ẹ̀ṣẹ̀ rẹ, ó sì sọ wípé òun fẹ́ fi àánú hàn fún ọ. Ìbámasí àánú Ọlọ́run, odó tí a so mọ́ Ọlọ́run, àbámà lè já kúrò. Odó yìí tàbí ọlọ tí a so mọ́ Ọlọ́run, ó ní ìbá fa ọ lọ sí ọ̀run àrèmábọ̀ láìtọ́jọ́. Nǹkan tí a so mọ́ Ọlọ́run, ẹ̀ṣẹ̀ rẹ yìí, ìyà ẹ̀ṣẹ̀ yìí, ìbá jẹ ọ́ nínú ayé yìí, ìbá jẹ ọ́ nínú ayé tí ń bọ̀, ìbá lọ sọ́run àpáàdì. Ṣùgbọ́n oníta ni Ọlọ́run bí ìwọ, tí ó ń dárí àìṣedéédé jì, tí ó ń ré ìyókù ìní rẹ̀ kọjá, kò dá ìbínú rẹ̀ dúró títí láé nítorí òun ní inú dídùn sí àánú. Ó ń sọ fún wa wípé àánú Ọlọ́run òun ló mú ìdáríjì wá, àánú Ọlọ́run òun ló mú ẹrù ẹ̀ṣẹ̀ òun ló mú kúrò lọ́rùn wa, àánú Ọlọ́run òun ló mú ìbànújẹ́ èyí tí ẹ̀ṣẹ̀ wá fà òun ló mú kúrò, àánú Ọlọ́run òun ló nu omijé wa nù, àánú Ọlọ́run òun ló kọ orúkọ wa sí inú ìwé ìyè Lọ́run, àánú Ọlọ́run òun ló wẹ ẹ̀ṣẹ̀ wa nù, tí ó funfun, tí ó jẹ́ kí ọkàn wa kí ó funfun gbòò bí ẹ̀gbọ̀n òwò. Ó ní ó ti yí padà sí wa, ó ti ní ìyọnu sí wa, ó ti tẹ àìṣedédé wa bá, ó sì ti sọ àwọn ẹ̀ṣẹ̀ wa sínú ọ̀gbun òkun. Gbà tó ké nǹkan wọ̀nyí kúrò, gbà tó já wọn kúrò lọ́rùn wa, ohun tó ṣe ni wípé ó sọ wọ́n sínú ọ̀gbun òkun. Ó sì mọ̀ wípé bí a bá sọ òkúta tàbí ọlọ ọlọ ńláńlá tàbí odó tí ó tóbi tí ó wo, bí a bá sọ ọ́ sínú òkun, kì í lè fò, ó máa ń lọ sí ìsàlẹ̀ òkun ni. Báyìí ni Ọlọ́run ṣe fún ẹ̀ṣẹ̀ wa, tó jẹ́ wípé ó ti sọ ẹ̀ṣẹ̀ wa sínú ọ̀gbun òkun tí a kò lè rí wọn mọ́. Ṣùgbọ́n kí ni dé tó ṣe bẹ́ẹ̀? Ṣé torí wípé a gbàdúrà púpọ̀ ni? Ṣé torí wípé a sọkún púpọ̀ ni? Ṣé torí wípé a gbààwẹ̀ púpọ̀ ni? Ṣé torí wípé a fi ọ̀pọ̀lọpọ̀ ìní wa fún àwọn alágbe ni? Rárá, kò sí ohun tí a lè fi fún alágbe tí ó lè ra ìgbàlà fún wa, kò sí ẹkún tí a lè sun tí ó lè ra ìgbàlà fún wa, kò sí àdúrà tí a lè gbà tí ó lè ra ìgbàlà fún wa. Ṣùgbọ́n nítorí àánú Ọlọ́run, àánú Ọlọ́run nìkan ṣoṣo, òun ni ó mú kí ìgbàlà kí ó jẹ́ tiwa.

0: DCLM Radio, your spiritual welfare is our concern.
1: Awakening to Samueli, Ori Ikejila. Samueli wi fun gbogbo Israeli pe kiyesi emi ti bo ohun yin ninu gbogbo yi ti eyin wi fun mi emi si ti fe nikan joba lori yin ti wo ni isisin yi oba na rin ni waju yin emi si ti de arugbo mo si ewu ti wo awon omo mi si nbe lodo yin emi ti rin ni waju yin lati igba ewe mi wa titi o fi di oni yi wo emi ni yi jeri si mi ni waju oluwa ati ni waju eni ami ororo re malu ta ni mo gba ri tabi ketekete ta ni mo gba ri ta ni mo reje ri ta ni mo je ni iya ri tabi lowo ta ni emi gba owo abetele kan ri lati fi bo ara mi loju emi o si san pada fun yin won si wi pe iwo ko re wa je ri be ni iwo ko je ni iya ri be ni iwo ko gba nkan lowo enikeni wa ri o si wi fun won pe oluwa ni eleri si yin ati eni ami oro re ni eleri loni pe eyin ko ri nkan lowo mi won si dan wi pe o ni eleri Samueli si wi fun awon eniyan na pe Oluwa ni eni ti o ti yan Mose ati Aroni o ni eni ti o si mu awon baba yin goke ti ile Egypt wa nje ni sisiyi e duro je ki emi ki o le ba yin soro ni waju Oluwa ni ti gbogbo ise ododo Oluwa eyi ti ohun ti se fun yin ati fun awon baba yin nigba ti Jacob wa si Egypt ti awon baba ki gbe pe Oluwa Oluwa si ran Mose ati Aroni awon eni ti o mu awon baba yin ti ile Egypt jade wa o si mu won joko ni yi won si gbagbe Oluwa Olorun won o si ta won si owo Sisera olori ogun Hasori ati si owo awon Filistini ati si owo oba Moabu won si ba won ja won si kigbe pe Oluwa won si wi pe awa ti dese nitori pe awa ti ko Oluwa sile awa si ti nsin Baalimu ati Ashtaroti sugbon ni isisin yi gba wa lowo awon ota wa awo si sin o Oluwa si ran Jerubali ati Bedani ati Jefta ati Samueli won si gba yin lowo awon ota yin ni ha gbogbo eyin si joko ni alaafia nigba ti eyin si ri pe Nahashi oba awon omo Amoni to yin wa eyin wi fun mi pe be ko sugbon oba yo je lori wa nigba ti Oluwa Olorun yin je oba yin nje ni sisin yi wo oba na ti eyin yan ati ti eyin fe kiyesi Oluwa fi oba je fun yin bi eyin ba beru Oluwa ti eyin si sin ti eyin si gbo ohun re ti eyin ko si tapa si oro Oluwa eyin ati oba yin ti o je lori yin yo ma wa leyin Oluwa Olorun yin sugbon bi eyin ko ba gba ohun Oluwa gbo ti e ba si tapa si oro Oluwa owo Oluwa yo wa lara yin si ibi bi o ti wa lara baba yin nitori na ni isisin yi e duro ki e si wo nkan nla yi ti Oluwa yo se ni ojo yin oni ki ojo ikore oka bi emi o kepe Oluwa yo si ran ara ati ojo eyin o si mo eyin o si ri pe iwa buburu yin po ti eyin se ni ojo Oluwa ni bi bere oba fun ara yin Samueli si kepe Oluwa Oluwa si ran ara ati ojo ni ojo na gbogbo eniyan si bere Oluwa pupo ati Samueli gbogbo eniyan si wi fun Samueli pe gbadura si Oluwa Olorun re fun awon iranse re ki awa ki o ma ba ku nitori ti awa ti fi buburu yi kun gbogbo ese wa ni bi bere oba fun ara wa Samueli si wi fun awon eniyan na pe e ma beru eyin ti se gbogbo buburu yi sibe e ma pada leyin Oluwa e ma fi gbogbo okan yin sin Oluwa e ma se yi pada nitori yo ja si itele ohun asan leyin eyi ti ki yo ni ere be ni ki yo si gbanila nitori asan ni won nitori ti Oluwa ki yo ko awon eniyan re sile nitori oruko re nla nitori pe o wo Oluwa lati fi se eniyan re pelupelu bi o se ti emi ni ki a ma ri pe emi si dese si Oluwa ni didekun gbadura fun yin emi o si ko yin ni ona rere ati tito sugbon e bẹru Oluwa ki e si fi gbogbo okan yin sin lododo nje e ronu ohun lanla ti o se fun yin sugbon bi eyin ba ku iwa buburu sibe eyin o segbe teyin toba yin
2: iwe kini ti Samueli ori iketala Saul joba ni odun kan nigba ti o si joba odun meji lori Israeli Saul si yan egbedogun omokunrin fun ara re ni Israeli egba si wa lodo Saul ni Mikmashi ati ni oke nla Beteli egberun si wa lodo Jonathani ni Gibe ati Benjamini o si ran awon eniyan ti o ku olukuluku si ago re Jonathani si pa egbe ogun awon Filistini ti o wa ninu ile olodi ni Geba awon Filistini si gbo Saul fun ipe yi gbogbo ile na ka wi pe je ki awon Heberu gbo gbogbo Israeli si gbo pe Saul pa egbe ogun awon Filistini Israeli si di irira fun awon Filistini awon eniyan na si pejo leyin Saul lati lo si Gilgali Àwọn Filistini kó ara wọn jọ láti bá Israeli jà, 25,000 kẹ̀kẹ́, 1,000 ọkùnrin ẹlẹ́ṣin, ènìyàn sì pọ̀ bí iyanrìn létí òkun. Wọ́n sì gòkè, wọ́n dó ní Mikmashi ní ìhàìlà ọ̀run Beth Hafeni. Àwọn ọkùnrin Israeli sì rí pé wọ́n wà nínú ìpọ́njú nítorí pé àwọn ènìyàn náà wà nínú ìhámọ́. Nígbà náà ni àwọn ènìyàn náà fi ara pamọ́ nínú ihò àti nínú pàǹtí, nínú àpáta, ní ibi gíga àti nínú kànga gbígbẹ. Òmíràn nínú àwọn Heberu gòkè odò Jordani sí ilẹ̀ Gadi àti Gileadi. Bí ó ṣe ti Saulu, òun wà ní Gilgali síbẹ̀, gbogbo ènìyàn náà sì ń wárìrì lẹ́yìn rẹ̀. Ó sì dúró ní ijọ́ méje dé àkókò tí Samuel dá fún un, ṣùgbọ́n Samuel kò wá sí Gilgali, àwọn ènìyàn sì túká kúrò ní ọ̀dọ̀ rẹ̀. Saulu sì wí pé, mú ẹbọ sísun àti ẹbọ ìrẹ́pọ̀ náà fún mi wá, ó sì rú ẹbọ sísun náà. Ó sì ṣe bí ó ti ṣe ẹbọ rẹ àti ẹbọ sísun wọn níparí, sì kíyèsí Samuel dé, Saulu sì jáde láti lọ pàdé rẹ̀ kí ó lè kí i. Samuel sì bí pé kí ni ìwọ ṣe yìí? Saulu sì dáhùn pé, nítorí tí èmi rí pé àwọn ènìyàn náà ń túká kúrò lọ́dọ̀ mi, ìwọ kò sì wá ní àkókò ọjọ́ tí ó dá. Àwọn Filistini sì kó ara wọn jọ ní Mikmashi. Nítorí náà ni èmi ṣe wí pé ní ìsinsìnyí ni àwọn Filistini yóò sọ̀kalẹ̀ tọ̀ mí wá sí Gilgali. Bẹ́ẹ̀ ni èmi kò tí ì tu Olúwa lójú, èmi sì ti ara mi sí i, mo sì rú ẹbọ sísun náà. Samuel sì wí fún Saulu pé, ìwọ kò hu ìwọ ọlọ́gbọ́n, ìwọ kò pa òfin Olúwa Ọlọ́run rẹ mọ́ tí òun ti pa ní àṣẹ fún ọ. Nítorí ní ìsinsìnyí ni Olúwa ìbá fi ìdí ìjọba rẹ kalẹ̀ lórí Israeli láéláé, ṣùgbọ́n ní ìsinsìnyí ìjọba rẹ kì yóò dúró pẹ́. Olúwa ti wá fún ara rẹ̀ ọkùnrin tí ó wù ú ní ọkàn rẹ̀, Olúwa pàṣẹ fún un kí ó ṣe olórí fún àwọn ènìyàn rẹ̀, nítorí pé ìwọ kò pa àṣẹ tí Olúwa fi fún ọ mọ́. Samuel sì dìde, ó sì lọ láti Gilgali sí Gibeah àti Benjamini. Saulu sì ka àwọn ènìyàn tí ó wà lọ́dọ̀ rẹ̀, ó jẹ́ ìwọ̀n 600 ọkùnrin. Saulu àti Jonathani ọmọ rẹ̀ àti àwọn ènìyàn náà tí ó wà lọ́dọ̀ wọn sì jókòó ní Gibeah àti Benjamini, ṣùgbọ́n àwọn Filistini dó ní Mikmashi. Ẹgbẹ́ àwọn onísùmọ̀mí mẹ́ta jáde ní ibùdó àwọn Filistini. Ẹgbẹ́ kan gba ọ̀nà ti Ofra sí ilẹ̀ Ṣuali, ẹgbẹ́ kan sì gba ọ̀nà Beth Horoni, àti ẹgbẹ́ kan sì gba ọ̀nà agbègbè ni tí ó kọjú sí àfonífojì Seboimu tí ó wà ní ìhà ijù. Kò sí alágbẹ̀dẹ nínú gbogbo ilẹ̀ Israeli nítorí tí àwọn Filistini wí pé kí àwọn Heberu kí ó má baà rọ idà tàbí ọkọ̀. Ṣùgbọ́n gbogbo Israeli a máa tọ àwọn Filistini lọ olúkúlùkù láti pọ́ndòjé rẹ̀ àti ọkọ rẹ̀ àti àáké rẹ̀ àti ọ̀ṣọ́ rẹ̀. Ṣùgbọ́n wọ́n ní ayọ̀ fún ọ̀ṣọ́ àti fún ọkọ̀ àti fún òòyà irin ti ilẹ̀ àti fún àáké láti pọ́n irin ọ̀pá olùṣọ́ màálù. Bẹ́ẹ̀ ni ó sì ṣe ní ọjọ́ ìjà tí a kò rí idà tàbí ọkọ̀ lọ́wọ́ ẹnikẹ́ni nínú àwọn ènìyàn tí ó wà lọ́dọ̀ Saulu àti Jonathani. Lọ́dọ̀ Saulu àti Jonathani ọmọ rẹ̀ ni a rí i. Àwọn ọmọ ogun Filistini jáde lọ sí ìkọjá Mikmashi.
0: DCLM Radio, your spiritual welfare is our concern.
3: Ẹ jẹ́ kí a gbàdúrà.
4: Ọlọ́run bàbá wa, a dúpẹ́ wípé a wá sí àkókò tí ó ṣe pàtàkì báyìí. Bí a ti fẹ́ wo inú ìwé mímọ́, a ń bẹ̀bẹ̀ wípé gẹ́gẹ́ bí a ó ti máa ṣe àlàyé, gẹ́gẹ́ bí a ó ti máa ka ọ̀rọ̀ Ọlọ́run, gẹ́gẹ́ bí a ó ti máa kọ́ni wípé ẹ ó fún olúkúlùkù wa ní orí ọ̀fẹ́ láti fi ààyè sílẹ̀ fún ẹ̀mí mímọ́, láti ṣe ìtumọ̀ nǹkan wọ̀nyí fún wa, láti là wá lóye, láti là wá lójú, láti jẹ́ kí òkùnkùn ọkàn wa kí ó pòórá. À ń bẹ̀ yín wípé gẹ́gẹ́ bí ẹ ti ń tan ìmọ́lẹ̀ ọ̀rọ̀ yín sínú ọkàn wa, wípé a ó dìde pẹ̀lú ìrànlọ́wọ́ Ọlọ́run, a ó rìn ní ọ̀nà tí ó yẹ, ọ̀nà tí ó lọ sí ilé ògo tààrà, wípé bí ẹ ó ti máa ṣe wá lójú, bí ẹ ó ti máa là wá lóye, wípé a ó tẹ̀lé ọ̀nà yìí gan-an tí ẹ là sílẹ̀ fún wa, wípé gbogbo ọkàn tí ń ṣáko, ọkàn tí ń ṣe àìgbọràn, ọkàn tí ń ṣe orí kunkun sí ọ̀rọ̀ Ọlọ́run, ẹ ó lé wọn jìnà sí wa lórúkọ Jésù. A dúpẹ́ pé ẹ ti gbọ́, ẹ gbà pé a ti yìn wa, ẹ sì máa bá wa lọ nínú gbogbo ìta ó ṣe ní títí ìsìn yóò fi parí. Lórúkọ Jésù Kristì Olúwa wa. Láti ìbẹ̀rẹ̀ ọdún yìí ni Ọlọ́run ti ń fi ojú rere, oore ọ̀fẹ́ àti àánú rẹ̀ hàn fún wa, nítorí wípé ó ń fún wa ní ààyè láti wo àwọn nǹkan tí ó ṣe pàtàkì tí ti o se koko ninu oro Olorun lati ibere odun yi Olorun ti fun wa ni awon apere ati awon orisirisi eko ninu iwe mimo lati je ki a mo ipo ti awon elese ti won wa nipa ti emi o si ti je ki a mo ife re ati ilana re nipa idande ati igbala okan wa bi ati nkeko si ti ati nri awon ohun ijile nipa eda abinibi ti eniyan ati nipa awon ese ati bi ti o wa ninu okan omo eniyan be na la tun ri ife olorun ni fifi aye sile lati ran ologbala si aye ke a ba le gba awa ti ati sako lo awa ti ati sonu awa ti ati jina rere si olorun ke a ba le gba wala loni anwo itunriran fun ifoju okan itunriran fun ifoju okan o ye ke a mo we pe awa eniyan nipa ti eda yala ajeju ni tabi aje keferi yala aje alawo funfun abi aje alawo dudu ni ile Africa enikeni ti ba aje ti o wa lori ile aye yi ti o je okan ninu awon omo Adamu ari wipe bibeli so fun wa wipe iru eni be o je alai lagbara iru eni be o je alai ni oluran lowo iru eni be o je afoju nipa ti emi eni ti ko ni ireti wipe yo le sese lati ri imole ogo ihirere ti olorun bi ki ba se wipe o ba Jesu Kristi pade nitori abi wa ni afoju nipa ti emi eni ti abi ni afoju ti ko mo baba eni ti abi ni afoju ti ko mo olugbala eni ti abi ni afoju ti ko mo olufe okan re eni ti abi ni afoju ti ko mo ona iye ona igbala ni eni kokan wa ni o je asimo wipe gege bi oro olorun ko se se fun eda kan lati la wa loju nipa ti emi bi ki ba se wipe a ba Jesu pade ye ki nka yi fun gege bi apere ninu Johanu ori kesan ese ikejile logbon lati igba ti aye ti se a ko si gbo pe enikan la oju eni ti a bi le afoju ri lati igba ti aye ti se okunrin yi so wipe a ko gbo bi ki ba se wipe ohun ba Jesu pade a ko gbo wipe eni ti a bi le afoju wipe enikan la loju ohun ti o ye ki o ye wa ni wipe awa ti a je elese awa ti a jade lati inu ese ti a ti mu ese bi eni mu omi ti a n je ese bi eni jeun lati kekere wa o ye ki a mo wipe a bi wa gege bi afoju ko si sese fun enikeni ko sese fun esin kan ko sese fun irubo kan ko sese fun agbara ti wa tabi oye ti wa tabi imo wa ki a fi la ara wa loju nipa ti emi nitori be igbala kuro ninu ese idande kuro ninu ifoju okan o wa lati odo Kristi nikan soso sugbon kini awon aworan ti a fi han wa nipa ti emi nipa awon afoju kisi ni ohun ti o fa ifoju okan ati kini awotan tabi iwosan fun okan okunkun eni o mu ki a wo oro Olorun ni ipele meta ikini aworan ifoju nipa ti emi ikeji awon ohun ti o fa ifoju okan iketa iwosan fun okan okunkun wa je ki a lo si ipele kini aworan ifoju nipa ti emi ohun ti a n so nihin ni wipe enikookan wa gege bi eni ti a bi lati inu obinrin enikookan wa gege bi eni ti o wa si aye yi nipase Adamu ati Eva enikookan wa gege bi eni ti o gbe ago ara erupe yi wo abi wa le afoju bi ati bi wa ni afoju a ko mo rere yato si boburu afoju ni ni bi ati bi wa ni afoju a ko mo ona igbala ona iye ona ti a orin ti a o le lo sodo Olorun taara a ko mo eyi ni a n pe ni afoju nipa ti emi je ki a wa awon aworan ti bibeli ti o la sile fun wa ti o ya fun wa nipa ti awon afoju nipa ti emi ninu Isaiah iwe woli Isaiah ori ikokandilogota lati ese ikewa anwa ogiri kiri bi afoju awa sin wa ona bi eniti ko li oju awa nkose

0: tí ó jẹ́ wípé àrán wòlíì sí wọn èyí tí wòlíì bá fi ṣe ìyípadà ní ilé ìsírẹ́lì àwọn wòlíì pàápàá wọn di ẹlẹ́ṣẹ̀ wọn ré òfin ọlọ́run kọjá àtúrán àlùfáà sí wọn àwọn àlùfáà pàápàá èyí tí wọn ìbá fi mú àìṣedédé kúrò àwọn àlùfáà pàápàá wọn tún ń dákún àìṣedédé ilé ìsírẹ́lì èyí ni ọlọ́run fi wá wípé àwọn wọ̀nyí ń rìn kiri bí afọ́jú ní ìta ṣùgbọ́n kì í ṣe bẹ́ẹ̀ nìkan bí a bá wọ àárín wa àwọn tí ó yẹ kó máa tọ́ wa sọ́nà gẹ́gẹ́ bí adarí ní orílẹ̀-èdè àwọn tí ó yẹ kó máa tọ́ wa sọ́nà kí ó máa fi ọ̀nà ọlọ́run hàn wá gẹ́gẹ́ bí àlùfáà gẹ́gẹ́ bí àwọn tí ó ti kẹ́kọ̀ọ́ gboyè nínú ẹ̀kọ́ bíbélì tí wọ́n ti di bíṣọ́ọ̀bù tí wọ́n ti ní ọ̀pọ̀lọpọ̀ oyè àti ipò nínú ìjọ kì í ha ṣe àwọn náà ni wọ́n ń bayé jẹ́ kì í ha ṣe àwọn náà ni wọ́n ń ta ẹ̀jẹ̀ sílẹ̀ kì í ṣe láàrin wọn láti rí agbára òkùnkùn kì í ṣe láàrin wọn láti rí àwọn tó lọ múlẹ̀ pẹ̀lú àwọn oṣó pẹ̀lú àwọn àjẹ́ ni bí a bá rí bẹ́ẹ̀ láàrin àwọn bíṣọ́ọ̀bù láàrin àwọn àlùfáà láàrin àwọn wòlíì kì í ha ṣe àwọn wòlíì létí òkun ló tún kóbìnrin jọ èyí ni a fi ń sọ fún wa wípé gbà tí wòlíì àti àlùfáà tí wọ́n ti ń dákún àìṣedédé ilẹ̀ náà wípé àwọn ènìyàn pàápàá wọ́n ń rìn kiri bí afọ́jú ní ìta bí o bá wo ìgboro wa ó rí àwọn tí ó ń rìn kiri bẹni wípé wọn ò níbi rè wọn ají láàárọ̀ wọn máa rìn káàkiri ńbo ni wọ́n ti ń bọ̀ ńbo ni wọ́n wà ńbo ni wọ́n ń lọ kí ni dé tí wọ́n wá sí ayé yìí nígbà wo ni ayé yóò parí fún wọn nígbà wo ni a ó fi ìpè pè wọ́n tí a ó pè wọ́n lọ sí ọ̀run wọn kò mọ̀ wọn kàn ń rìn káàkiri bẹni tí kò níyè nínú wọn rìn káàkiri bẹni pé wọn ò mọbi tí wọn ń lọ wọn rìn káàkiri bẹni wípé wọn ò mọ nǹkan tí wọn ń wá wọn rìn káàkiri bẹni wípé ọ̀nà ìgbàlà ọ̀nà ìyè ọ̀nà ìtẹ̀síwájú tàbí ìlọsíwájú kò yé ẹnì kọ̀ọ̀kan wẹ́sẹ̀ kẹrìnlá lẹ́ẹ̀kan sí ó ní wọn rìn kiri bí afọ́jú ní ìta wọn sì di aláìmọ́ fún ẹ̀jẹ̀ tó bẹ́ẹ̀ tí ènìyàn kò lè fi ọwọ́ kan aṣọ wọn ohun tí a ń sọ ni wípé àwọn ènìyàn ní ìgboro wa bí wọ́n ti ń rìn káàkiri ìrìnkúrìn tí wọ́n rìn káàkiri ó ń fa ìfẹ́kùfẹ́ ó ń fa ìwà ipá ó ń fa ìwà ọ̀daràn láàrin ìgboro tí ó jẹ́ wípé a kò lè súnmọ́ wọn nítorí pé bí a bá súnmọ́ wọn wọn a bá tiwa jẹ́ bí a bá súnmọ́ wọn ìbàjẹ́ tiwọn àti ìwà ipá tiwọn ó lè kó nǹkan mìíràn bá wa ibi a bá súnmọ́ wọn ó lè jẹ́ kí nǹkan tí a ò mọwọ́ tí a ò mẹsẹ̀ rẹ̀ ó lè jẹ́ kí wọ́n pè wá sílé ẹjọ́ láti máa dá àwọn ẹjọ́ nǹkan tí a kò mọ̀ nípa rẹ̀ èyí ni ìfọ́jú ọkàn tí ó ti dé bá ayé èyí ni ìfọ́jú ọkàn tí ó wà láàrin wa yá ṣe àwọn tí mo sọ lẹ́ẹ̀kan wípé bóyá àwọn tí kò mọ bíbélì wípé bóyá àwọn tí kò tí ì lọ sí ilé ẹ̀kọ́ gíga àwọn tí kò mọ bí a ti wàásù bóyá àwọn nìkan ni à ń pè ní afọ́jú wo májẹ̀mú titun kí o wo Matthew orí kẹẹ̀ẹ́dógún Matthew orí kẹẹ̀ẹ́dógún ẹsẹ̀ ìkẹrìnlá ẹ jọ̀wọ́ wọn sí afọ́jú tí ń fọ̀nà afọ́jú ni wọ́n bí afọ́jú bá sì fọ̀nà han afọ́jú àwọn méjèèjì ni yóò ṣubú sínú ihò Jésù lẹni tí ó ń sọ̀rọ̀ yìí kì í ṣe ẹni tí ó lè sọ̀rọ̀ tí a lè sọ wípé kí ló ń sọ ẹni tó mọ nǹkan tó ń sọ ni Jésù kì í ṣe asọ̀rọ̀ mágbèsè ẹni tí kàn máa ń sọ bótoboto láì nítumọ̀ kí Jésù tó sọ ọ̀rọ̀ kan a ti yẹ̀ ẹ́ wò a ti gbé yẹ̀ wò dáradára a ti mọ̀ wípé òtítọ́ pátápátá ni ohun tí òun ń sọ níhìn-ín ni Jésù ń sọ nípa àwọn oníwàásù àti nípa àwọn ọmọ ẹ̀yìn oníwàásù níhìn-ín ni Jésù ń sọ nípa àwọn adarí ilé ìsìn tí ó tún sọ nípa àwọn ọmọ ìjọ nínú ilé ìsìn ó lo èdè yìí afọ́jú ó lò lẹ́ẹ̀mẹrin jẹ́ kí n tún kà á kí o wò ó dáadáa wípé afọ́jú yìí ó lò lẹ́ẹ̀mẹrin ẹ jọ̀wọ́ wọn sí afọ́jú tí ń fọ̀nà han afọ́jú ni wọ́n bí afọ́jú bá sì fọ̀nà han afọ́jú àwọn méjèèjì ni yóò sì ṣubú sínú ihò ó lo èdè yìí afọ́jú lẹ́ẹ̀mejì fún àwọn ti o nto awon elomiran nipa ti Olorun o si lo ede afoju yi fun awon tin tele eko ati ilana awon ile isin won yi o nso nipa awon alufa o nso nipa awon oniwasu o nso nipa awon ti won fi ara won se evangelist o nso nipa awon ti won la ona fun awon elomiran we pe won la ona ijoba orun o ni afoju ni won eni ti o ro we pe a o ni igbala bi a ba nrubo afoju ni eni ti o ro we pe nipa ise rere wa eni ti o ro we pe bi a ba fun alagbe lowo eni ti o ro we pe bi a ba se sahara eni ti o ro we pe bi a ba lo sori oke nipa be ni o fi ri oju olorun nipa be la o fi bo lowo ise afoju ni eni ti o ro we pe bi a ba wo aso funfun iwo na gbe yewo okan dudu iwa je buburu ise o je ibi ija okuro nbe ibinu okuro nbe aran kan okuro nbe o le jija okuro nbe ke a wa ro wi pe gba ti o le wa ninu gba ti ija wa ninu gba ti oju kokoro ti o wa ninu wa ti o fi okan wa se bi ite ibi igun wa sugbon ti a gbe aso gereje aso funfun wo ti a ro wi pe aso funfun yi ni o je ke a le gbadura agba yori ke a le ri oju olorun ifoju okan ni elomiran a ro wi pe bi a ba wa si ile isin ni ibere odun ti a wa ni asiko ajinde ti a si wa ni ipari odun wi pe o pari ati keseja ninu igbagbo o mo wi pe ifoju okan ni awon elomiran a ma so wi pe bi o ba ti dawo si apo alufa ti bo ti en gbele ejoko bo ti en igbala sugbon bi o ba ti fi owo si inu apo alufa wi pe o pari igbala ti de o pari orun rere yo je tire ifoju okan ni on lo fu an so wi pe ah awon farisi awon ti won ro wi pe won la ona ijoba run fun awon elomiran o ni e fi won sile e jowo won be wi pe amona tabi afoju ti o nfi ona ha afoju ni won wi pe awon mejeji yo subu sinu iho se omo iho ti an so iho ki se sare nikan ni won so nipa orun apadi won so nipa orun arimabo won so nipa ibi ti eniyan ba de ti ki le pada mo ibi ti ko si atunse ti ko si ronupo adamo wi pe orun apadi bi won ba ti jin si koto yi o pari lai lai nje oni gbe yewo nje oni gbaro lati wo awon wo lo fona ho se eni ti o ni gbala lo ma fona ho bo se ni gbala se eni ti o bo lowo ese akobirin jo se ohun lo ma so fun e bi a se n bori idanwo idanwo ti ara se eni to n kaakiri nigba ti o ba kuro ni ori aga iwasu ti o tun lo mu ti se ohun lo ma wa so fun o lo ma wa la oloye bi o se le bori awon ese igbesi aye re ranti o we pe oro jesu a ko le ko danu bi a ba ye sile nisisin yi ti a dagun la ti a ko gbo ohun ti jesu n so a o tun ba jesu pade ni ojo idajo yo si ran wa leti wi pe se o ka ninu bibeli ohun ti o nso wi pe bi afoju ba nfi ona han afoju wi pe awon mejeji yo jo subu si inu iho inu ikoto orun apadi ye ke wo korinti keji ohun ti mo nso ni aworan ti a fi han wa ninu bibeli wi pe awon ti ko lolorun awon ti ko ni igbala wi pe won je afoju ye ke wo korinti keji ori keta lati ese ikerinla sugbon oju inu won fo mo ro wi pe o yi o daradara nisinsin yi ninu korinti keji yi ori keta ese ikerinla sugbon oju inu won fo nitori pe titi di oni oloni ni kika majemu lailai ibojuna wa laika soke iboju ti amukuro ti ati mukuro ninu Kristi nihi ni a fi ni a nso nipa oju inu oju ti okan e ni a fi nso nipa ituriran fun okan fun ifoju okan sugbon so wi pe awon Jew ati awon kefiri pelu wi pe titi di oni oloni bi won ti le nka bibeli wi pe oju inu won ti fo won ko le ri wi pe Jesu Kristi ni odo agutan Olorun ti o ko ese araye lo won ko le ri wi pe nipa eje Jesu Kristi ni a fi n we lese mo ti o n funfun ju snow lo won ko le ri wi pe nipa ododo Jesu eyi ni an ka si ododo fun okan elese ti o ro mo agbelebo ki o ba le je eni tewogba ni waju Oluwa won ko le ri wi pe Jesu Christ ni kan sosho ni olugbala wi pe ko si oruko miran yala ti angeli yala ti igi yala ti oludasile ejo yala ti okuta yala ti orisa kan ti o le gba eni kenila oruko yi kan sosho ni afun wa wi pe bi a ba fe ni igbala bi a ba fe ri oju olorun wi pe ke a wa sodo olorun nipa se Jesu Christi wi pe nipa be nikan ni a fi le ri igbala kuro ninu ese ati idande kuro ninu okan okunkun wa sugbon fun opolopo oju inu won fo nitori pe titi di oni oloni ni ki ka ma je mu lai lai iboju na wa lai ka soke iboju ti ati mu kuro ninu Christi Jesu Christi nikan oun ni o le fun wa ni igbala idande kuro ninu ese bi a ba n so nipa ti afoju o se se ki o ma toka si awon elomiran o se se ki o ma ti apejuwe wi pe ahan lagbaja ni won soro e wi pe lagbaja ko ye afoju ni ko mo ona igbala sugbon bo se ti wa ni awa ti mo ona igbala awa ti bo sinu ona igbala ati la wa loju je ki n ka ese bibeli kan fun o ki o to ma se e ki o to ma mu ki oro yi ki o wa se ara elomiran ki o gbe yewo boya an so nipa re abi an so nipa awon elomiran ni ninu Johanu kini ori keji ese ikokanla Johanu kini ori keji ese ikokanla sugbon eni ti o ba korira arakunrin re o n gbe inu okunkun o si rin ninu okunkun ko si mo ibi ti ohun re nitori ti okunkun ti fo li oju eni ti o korira arakunrin re o je afoju nipa ti emi je ki a fi suru se alaye ni kikun fun wa bi a ba n so nipa arakunrin o bere lati odo alabagbe wa bi o ba je eni ti o ti gbe yawo si ile tabi eni ti o loko sugbon ti oko ti se o ti o wa so wi pe lai lai aforun alakeji ni a ti le pari ija yi o korira arakunrin re o korira oko re tabi o korira arabirin re iyawo re o si n so wi pe ko so ohun to le se ko si ebe to le be o le ma kunle lojojumo sugbon sibe sibe o ni gbebe bibeli so wi pe okunkun ti fo li oju tabi o sese ki o je wi pe awon aladugbo awon ojulumo awon ti an ba pade lode o sese ki o je wi pe awon ni o se wa tabi nkan kan lo sele boya won se iwo sisi omo wa boya won re wa je lona kan tabi omiran o si ni ikorira ninu okan re o si so wi pe o n duro de akoko ti o gbesan o n duro de akoko ti o je wi pe awon ti ju okuta awon ti ju iyepe won julu o sugbon okuta gidi lo julu won ti o fo ori won yanyan iru eni be ti o n so wi pe o n duro de akoko lati gbesan o je eni ti o korira arakunrin re o n gbe ninu okunkun o si rin ninu okunkun ko si mo ibi ti o n re o n korin wi pe o n lo si joba orun o n korin wi pe Jesu Christ n pada bo lati mu mi lo sile o n korin wi pe gbangba lajo ma de ijoba orun ko mo bi to n re ko mo wi pe o n roko orun apadi sile o ni nitori ti okunkun ti fo li oju nibo lo wa ewo lo n se ewo ni ipin re se o je eni ti Jesu Christ ti la loju ni o ti ri ona igbala o ti ri ona iye anipekun tabi o se wa ninu okunkun sibe sibe awon aworan ti a fi han wa yi ki se awon nkan ti a le fowo ro ti seyin ki se awon nkan ti a le gbagbe ti a le ro wi pe ko ja mo nkan kan olorun je ki o ye wa wi pe gbogbo eniyan ti o gbe ara yi wo wi pe afoju nipa ti emi ni nitooto o je afoju nitori iru eni be ko mo ohun ti o wa ni ona jijin rere ohun ti o le ri ni awon nkan ti aye awon nkan ti o wa ni arowoto re bi a ba n so nipa awon nkan ti aye raye awon nkan ti ijoba orun bi a ba n so nipa orun rere bi e ba so nipa wura re ile didan re bi e ba nso nipa awon ere ti o nduro de awon asegun iru afoju be ko mo nkan ti an so nipa re ko ti ri olorun ko si le ri olorun ko ti ri ewa orun ati ewa ewa mimo iru eni be bi o ti le ni awon awon oro die tabi imo die nipa orun rere sugbon awon nkan ti o mo won yi ko mu ki o jigiri lati dide lati sato olorun lo lati wo ona iye ona igbala bi o ti le fe se be ko le ri ona ti yo gba nitori opolopo ona la la sile fun awon aborisha won la ona sile fun awon woli eke won la ona sile fun awon agbodegba alagbagba yiyi ti igbagbo awon ti o ro we pe awon gbe igbagbo ru sugbon ti oye ona igbala ko ti iye won awon na la ona miran sile awon ti won toju le kakiri ti won ta ile iso na ti won ta iwe pelebe pelebe kan tan ni gba ile yo bo ba san bayi bo ba ka yo pesere sile fun ogun ajakaye ti nbo ile ogun ni won so nipa re won o so nipa ti odo agutan olorun ti o ko ese araye lo awon na won la ona ti won sile nitori be elese a ma sa kakiri lati nu bi kan de ibomiran o nwa ona nitori wepe o je afoju ko mo ona ijoba olorun boya nro wepe awon be boya won o le ka bibeli lo nda won laamu boya won o keko lati ni imo lati le ka oro olorun lo nda won laamu rara ki se be bi ati le le ka bibeli bi emi olorun bi ko ba wa lati tan imole si ohun ti an ka a ko le mo bi oro olorun se ri a ko le mo ona si iye ni pekun je kin ka fun lati inu Isaiah ori kokandinlogbon Isaiah ori kokandinlogbon lati ese ikokanla si ese ikejila iran gbogbo si dabi oro iwe kan fun yin ti a di ti a fi fun enikan ti o mo ka we pe emi be o ka eyi ti o si we pe emi ko le se nitori ti adi iran orun iran bibeli iran igbala o dabi e ti agbe fun eni ti o le ka iwe sugbon bibeli o je iwe ti adi iwe ti a fi edididi ti ko se eni ti o le si bi ki ba se pelu iran lowo emi olorun nigba ti a si gbe fun eni ti o mo iwe ka ti a so pe emi be oka eyi o wi pe emi ko le ka nitori ti adi wese ikejila a si fi iwe na fun enikan ti ko mo iwe wi pe emi be o ka eyi o si wi pe emi ko mo iwe se ori ati to mo iwe ka ati e ti ko mo iwe ka ni a ri wi pe ona ijoba orun o dabi eyi ti a fi edidi di ninu agbara ti wa ninu ise ti wa ilakaka ti wa ko sese lati ri olorun awon ti o je adari ninu esin won je afoju awon ti o ntele won paapa won je afoju okan ati emi won o sokunkun afi ori ofe olorun nikan nipa iranwo emi olorun ni o le mu ki afoju ki o wa sodo olorun ki a si la loju nipa ti emi je kin bi o le re kan ki tile ni awon nkan ti o nfa ifoju okan kini awon ohun ti o nfa ifoju okan won po ikini ari wi pe ese abinibi gbongbo ese eyi ti a ti jogun lati odo adamu nkan wonyi o nfa ifoju okan nitori be eni kookan ti a bi ninu ara eni kookan ti a ti pase obinrin bi eni kookan ti o wa sinu aye yi o wa pelu ese abinibi o wa pelu gbongbo ese o wa pelu eda adamu ninu okan re nitori be o wa gege bi afoju nipa ti emi ki se be nikan soso awon ese ti a wa paapa ti a nda lati igba ti a ti wa si aye awon nkan ti a nse ti ko ba oro olorun mu lati igba ti a ti wa si aye awon nkan won yi paapa won po wa loju ye ki a wo johanu ori kesan johanu ori kesan lati ese ikokandinlogoji Jesu si wi pe nitori idajo ni mo se wa si aye yi ki awon ti ko riran le riran ati ki awon ti o riran le di afoju ninu awon farisi ti o wa lodo re gbo nkan won yi won si wi fun un pe awa pelu foju bi Jesu si wi fun won pe iba se pe eyin foju eyin ki ba ti le ese on ti Jesu so ni wi pe iba se pe eyin gba wi pe eje afoju iba se pe e mo eni iriri wi pe eje afoju nipa ti emi eni ifoju okan e ko mo ona yi e si mo wi pe Jesu Kristi ni olugbala olufuni ni yi oni eyin ki ba ti le ese abati wo ese yin nu abati mo ese yin kuro oni sugbon nisinsin eyin wi pe awa riran nitori be nitori na ese yin wa sibe nitori be o ye ki o ye wa wi pe ese ni o ma nfa ifoju okan ese abinibi la koko ati ese ti awa paapa ti a tin da lati igba ti a ti de aye eni o mu ki okan wa ki o sokunkun eni o ra wa niye eni o fi je wi pe a nse ohun ti ko to ohun ti ko tona eni o fi je wi pe a rin ile ajeji ona ajeji a o mo bi ti a nre eni o fi je wi pe okun okunkun wa ekun mugo wa a mu sokunkun a fo wa loju nipa ti emi wo Sefanaya bi o ba wo majemu lailai o sumo ipari majemu lailai Sefanaya o wa le ki a to de Hagai Sefanaya ori kini ese iketadinlogun emi o si mu iponju wa ba eniyan ti won o ma rin bi afoju nitori won ti dese si Oluwa eje won le o tu jade bi eruko ati eran ara won bi igbe o so wi pe awon eniyan won yi won je afoju tabi won di afoju nitori won dese si Oluwa ese ma mu ifoju okan wa awon nkan won yi ni ala sile fun wa daradara ninu oro Olorun wi pe bi a ba joko sinu ese a joko sinu ifoju okan ki o ye wa wi pe ni atete ko se satani se ileri esu la npe be luciferi o se ileri fun efa wi pe bi o ba je eso igi ti Olorun ni ko ma je eso imorere ati boboru wi pe oju re yo la yo mo yato laarin rere ati boboru wi pe yo di ologbon ki se be nikan yo ti o dabi Olorun gba ti efa ti o gba ohun satani gbo ohun esogbo ti o je ohun ti ani ko ma je eyi ni o fi di afoju nipa ti emi eyi ni ifoju okan ni o fi ba gbogbo awon ti won ti inu Adam ati efa jade ki se be nikan awon ese ti anda paapa gege bi ese aigboran abi ese ki ajo ara wa loju ese mototan ese wi pe a ro pe a je eni rere fun ara wa ese aigboran ese agidi ati ese iborisa ati ese agabagebe pelu aigbagbo pelu imotipara awon nkan wonyi won mu ifoju ba wa je ka wo orin dafidi ori 95 orin dafidi ori 95 9 lati ese ikerin fadaka ati wura li re won ije orisa won ise owo eniyan won le enu won ko le soro won le oju won ko le riran eyi nso nipa orisa won eyi nso nipa ere gbigbe won wi pe won le enu won ko le soro won le oju sugbon won ko le riran oni won le eti o sugbon won ko le gboran ni ese ikefa won ni imu sugbon won ko gborun won le owo sugbon won ko lo won le ese sugbon won ko rin be ni won ko soro lati ofun won jade wo ese ikejo daradara awon tin se won awon tin se awon orisa won yi awon tin gbe awon ere won yi ati awon tin sin won awon tin se won yo dabi won won je afoju bi ti won awon ti o nsin orisa won je afoju pelu o so pe be le olukuluku eni ti o gbe kele won be ni olukuluku awon ti o gbe kele orisa awon ti o gbe kele se owo won iwo na wo daradara eni ti o ge igi ninu igbo ti o lo die lara igi yi lati fi dana ti o wa fi die lara igi igbe ibeji ti o ngbe kaakiri gege bi olorun ti o ngbe kaakiri be ni gege bi orisa akunlebo o mo wi pe afoju ni ru eni be eni ti o ntara re je ti o lo kunle ni waju idi iroko ti o so wi pe ki igi ki o fun lomo o mo wi pe afoju ni ru eni be eni ti o gbe okuta sile ti o tapole lori to njo kaakiri ti o njo yika okuta yi ti o ro wi pe okuta ni o seun lore o mo wi pe afoju ni ru eni be o la fi so fun a wi pe won gbe ere o sese ki o je ere fadaka tabi ere wura wi pe won sin sin won won bo won wi pe awon to nse won yo dabi won wi pe iru awon wonyi ese borisa won o mu ifoju okan ba won wo iwe owe ori ogbon iwe owe ori ogbon ese iketa dilogun oju ti o sin baba re je ti o gan ati gbo ti iya re kana kana eba odo ni yo yo jade omo idi asi mu je awon omo wa ko ye won wi pe bi won ba ni baba ti omo bi beli bi won ba ni iya ti omo ekoro olorun bi won ba ni awon obi ti o je wi pe lojojumo ni won ma ngbe ilana ati ipinu oro ebi won le ori bibeli ojojumo nkan ki nkan ti won ba fe se eko ti won ko awon omo won gbele oro olorun sugbon awon omo won yi o sese ki won ma sin baba won je o sese ki awon omo won yi nitori pe won ti lo si ile iwe o sese boya baba omo we iya omo we sugbon omo olorun iya o kawe sugbon o ka bibeli iya o mo nipa ona america abi ona japan tabi ko mo ona ilu england sugbon mo ona ilu orun rere iya o mo oba ko mo ijoye ninu aye sugbon mo jesu oba awon oba asin fi ona olorun ko awon omo sugbon awon omo won yi won ma sin baba won je won ma gan ati gbo ti iya won o so fun wa pe eye kana kana eba odo ni yo yo oju won jade e ni a fin so won de afoju o ni omo idi eye miran ni yi ni eyi o so pe oni o mu oju won ni o mu je ohun ti o so ni pe a so won de afoju sugbon ki o toro we pe awon mode nikan ni an ba wi iwo paapa ti o je agbalagba oni alufa oni olukoni gege bi baba ninu olowa eni ti o fi ona iye ani pe kan han eni ti o so bi a se ni lati gbe yawo aso ti ani lati wo irin ti ani lati rin oro ti ani lati so ise ti o ni gbagbo ni lati se o n so fun wa a n so fun wa awon ohun amuye ti a fi le pese wa sile fun orun rere sugbon bi o ba nsin baba re ninu igbagbo ti o nsin je bi o ba ndagun la we pe o dun so lenu mo se nso niyan won mo wahala ti mo ni won mo e ti mo ndoju ko bi o ba nsin baba re ninu oluwa bi o ba nsin je ti o ngan oro olorun ti o ngbo oni o de afoju nitori we pe kana kana eba odo ni yo yo oju re jade eyi ni a fi so awon elomiran ni a fi so won de afoju o sese boya o lo sinu imoti para ni o sese o lo sinu iborisa o sese agabagebe ni o kun aye re tabi aigboran tabi afojudi oni iru eni be o de afoju nipa ti emi sugbon kini bawo le a se le ni iwosan fun okan okunkun bawo ni a se le mu ifoju okan yi bawo ni a se le mu kuro jesu kristi ni eni ti o to lati se iru ise be oni gbanila oni mu ifoju okan kuro oni le okunkun wa lo nitori oni imole aye oni imole fun okan okunkun eni kokan wa je ki a wo korinti keji ori keta korinti keji ori keta lati ese ikerinla sugbon oju inu won fo nitori pe titi di oni oloni ni kika majemu lailai iboju na wa lai ka soke iboju ti a ti mu kuro ninu kristi sori iboju ti a ti mu kuro ninu kristi sugbon titi di oni oloni nigba kugba ti a ba nka mose iboju na nbe le okan won sugbon nigba ti o n ba yi pada si olowa a o mu iboju na kuro oni a fi so wi pe ki a to olorun wa oni a fi so wi pe ki a je wo ise ki a ko sile oni a fi so wi pe ki a ke pe jesu christi eni ti o le mu ifoju okan kuro se ori ohun ti a ko loni ninu wiwa inu iwe mimo se ori batimio afoju bi o ti n gbo iro ese opo eniyan bi o ti ri wi pe nkan kan sele o bi on wi pe ki lo de ti opo eniyan wa bayi lo gbo wi pe jesu christi omo dafidi lo nkoja lo be lo be si ni ke tantan wi pe jesu christi omo dafidi shanu fun mi ni awon ti o wa ni ayika inu won so wi pe ki o pa inu mo sugbon bi won tin da lekun be ni o tun ki gbeju be lo wi pe jesu christi omo dafidi shanu fun mi a ri wi pe bi jesu tin soro bi o ti le je wi pe o nlo si jerusalem lati ku fun ese wa bi o ti le je wi pe nkan ti o se pataki lati lo si calvary o nlo n ba lo o dese duro bi o ti dese duro be ni oni ki won pe wa bi won ti pe wa ni ori wi pe ki ni o fe ki n se fun o ni o so wi pe o n fe riran ni on fe riran ni ranti wi pe ko dake o awon yoruba won so fun pe bi a ba dake tara ni a ba ni dake bi o ba dake sinu ese bi o ba dake sinu asododo bi o ba dake sinu asoto bi o ba dake sinu eke ati iro bi o ba dake sinu iwa okunkun tara re aba o dake sugbon won ni bi elese ba mo ese re ki pe lori ikunle bi o ba ke tantan bi o ba ke pe olorun wi pe olorun dari jimi olorun sanu fun mi mo fe bo lowo ese olorun ifoju okan yi mu kuro oni nigba ti o ba to jesu christi wa nigba ti o ba yi pada si oluwa oni yo mu iboju na kuro nitori be to olorun wa loni o ti gbo oro olorun ki lo tun duro de o ti gbo wi pe jesu christi nikan oni oru ebo fun wa arokun ati aruda jesu christi nikan oni o wa la ona iye fun wa oni emi ni ona otito ati iye ko se eni ti ko ti o le wa sodo baba bi ko se nipa se mi gba ti o ti mo we pe jesu christi ni ona iye o se dide o se so we pe emi o to olorun lo o se so we pe emi o so fun olorun wi pe mo ti dese si o ati si awon aladugbo mi o ye le eni ti aba ma pe le omo re sugbon dariji mi fi anu jesu christi fi gba mi la fi eje jesu christi ki o fi we mi ki la tun duro fun so fun olorun dide duro lori ese re tabi ki o kunle lori ese re ki o so fun olorun wi pe ifoju okan ti o n ba oja ifoju okan ti o wa pelu re o n fe ki olorun ki o mu o kuro o n fe ki a gba okan re la o n fe ki a se oniye o n fe ki a we ese re nu o n fe ki gbogbo ese re iba se imutipa ni iba se aigbagbo ni iba se iborisa ni iba se aiporan ni iba se akabakebe iba se wipe o je olori kunkun eni ti se tinu re iba se wipe o je alase rege o je eni ti an ba wu sugbon ti n warun ki so fun olorun wipe ofe bo lowo ese wipe ipoju okan ti o ba oja o fe ki olorun mu kuro ipe olorun kepe olorun o se tan nisisiyi lati dariji o lati gba ola lati mu ifoju okan kuro lati je ki o le ba olorun dore ti o ba ni je eni ti a si loju ti yo le ri iye aini pelu bi o ba gbadura o daju wo pe olorun yo gbo
1: Ìwé kìíní ti Samueli orí ìkẹrìnlá ó sì ṣe ní ọjọ́ kan Jonathan ọmọ Saul sì wí fún ọ̀dọ́mọkùnrin tí ó ru ìhámọ́ra rẹ̀ pé wá yẹ kí a rí kọjá lọ sí ibùdó ogun àwọn Filistini tí ó wà ní ìhà kejì ṣùgbọ́n òun kò sọ fún bàbá rẹ̀. Saul sì dúró ní ìhà ìpínlẹ̀ Gibeah lábẹ́ igi ìbò èyí tí ó wà ní Migronu. Àwọn ènìyàn tí ó wà lọ́dọ̀ rẹ̀ tó ìwọ̀n 600 ọkùnrin. Ahiah ọmọ Ahitubu, arákùnrin Ikabodu ọmọ Finehasi, ọmọ Eli, àlùfáà Olúwa ní Ṣílò ti ń wọ Efodu. Àwọn ènìyàn náà kò sì mọ̀ pé Jonathan ti lọ. Láàrin méjì ọ̀nà wọn ni èyí tí Jonathan ti ń wá láti lọ sí ilé ọmọ ogun olódi ti Filistini. Òkúta mímú kan wà ní apá kan, òkúta mímú kan sì wà ní apá kejì. Orúkọ ìkíní sì ń jẹ́ Bósẹ́sì, orúkọ ìkejì sì ń jẹ́ Séènè. Ṣóńṣó òkúta ọ̀kan wà ní àríwá kọjú sí Mikmaṣi, tí ìkejì sì wà ní gúúsù níwájú Gibeah. Jonathani wi fun odomokunrin ti o ru ihamora re pe wa si je ki a lo si budo ogun awon laikola yi o ye oluwa yo sise fun wa nitori pe ko si diwo fun oluwa lati fi pipo tabi die gbala eni ti o ru ihamora re na wi fun pe se gbogbo eyi ti o nbe ni okan re se bi o ti to ni okan re wo emi wa pelu re gege bi ti okan re Jonathani si wi pe kiyesi awo re koja sodo awon okunrin won yi a o si fi ara wa han fun won bi won ba wi fun wa pe e duro titi awo fi toyin wa awo si duro awa ki yo si goke to won lo sugbon bi won ba wi pe goke to wa wa a o si goke lo nitori pe oluwa ti fi won le wa lowo eyi ni o si je ami fun wa awon mejeji fi ara won han fun ogun filistini awon filistini si wi pe wo awon eberu ti inu iho won jade wa nibi ti won ti fi ara pamo si awon okunrin ile olodi na si da Jonathani ati eni ti o ru ihamora re lohun won si wi pe goke to wa wa awo si fi nkan han yin Jonathani si wi fun eni ti o ru ihamora re pe ma to mi leyin nitori pe oluwa ti fi won le awon eniyan Israeli lowo Jonathani rako goke ati eni ti o ru ihamora re leyin re awon filistini si subu ni waju Jonathani ati eni ti o ru ihamora re npa leyin re pipa ikini eyi ti Jonathani ati eni ti o ru ihamora re se o ja si iwon ogun okunrin ninu abo iseko kan ti malu meji batu iberu si wa ninu ogun na ni papa ati ninu gbogbo awon eniyan na ile omo ogun olodi ati awon ti ko ikogun awon pelu beru ile simi be ni o si ja si owariri nla awon okunrin ti nsona fun Saulu ni Gibea ati Benjamin wo won si ri opolopo awon eniyan na tuka won si npa ara won bi won ti nlo Saulu si wi fun awon eniyan ti o wa lodo re pe nje eka awon eniyan ki esi meni ti o jade kuro ninu wa won si ka si kiyesi Jonathani ati eni ti o ru ihamora re ko si si Saulu si wi fun Ahia pe gbe apoti Olorun na wa niyin yi nitori pe apoti Olorun wa lodo awon omo Israeli ni akoko na o si se bi Saulu ti n ba alufa na soro ariwo ti o wa ni budu awon filistini si n po si Saulu si wi fun alufa na pe dawo duro Saulu ati gbogbo eniyan ti o wa lodo re ko ara won jopo won wa si oju ija kiyesi ida olukuluku si wa ni ara omo nikeji re rudurudu na si po gidigidi pelupelu awon eberu ti o wa lodo awon filistini nigba atijo ti o si ti goke ba won lo si budo lati ilu ti o wa yi kakire awon na pelu si yi pada lati dapo mo awon Israeli ti o wa lodo Saulu ati Jonathani be gege nigba ti gbogbo awon okunrin Israeli ti o ti pa ara won mo ninu oke la Ephraim gbo pe awon filistini sa awon na pelu tele won leyin kikan ni ija na be ni oluwa si gba Israeli la lojo na ija na si re koja si Beth Afeni awon okunrin Israeli si ri ipanju gidigidi ni ijo na nitori ti Saulu fi awon eniyan na bu pe ifibu ni fun eni ti o je onje titi di ale titi emi o si fi gbesan lara awon ota mi be ni ko si enikan ninu awon eniyan na ti o fi enu kan onje gbogbo awon ara ile na si de igbo kan oyin si wa lori ile na nigba ti awon eniyan si wo inu igbo na si kiyesi oyin na nkan sugbon ko si enikan ti o mu owo re re enu re nitori pe awon eniyan beru ifibu na sugbon Jonathani ko gbo nigba ti baba re fi ifibu kilo fun awon eniyan na o si te ori opa ti nbe lowo re bo afara oyin na o si fi si enu re oju re mejeji si wale nigba na ni okan ninu awon eniyan na dahun wi pe baba re ti fi ifibu kilo fun awon eniyan na pe ifibu ni okunrin na ti o je onje ni oni are si mu awon eniyan na nigba na ni Jonathani wi pe baba mi yo ilu ni enu sa wo bi oju mi ti wale nitori ti emi to die wo ninu oyin yi ah ni tooto iba se pe awon eniyan na ti je ninu ikogun awon ota won ti won ri pipa awon filistini ba ti po to won pa ninu awon filistini ni ojo na lati mi pashide aijaloni o si ra awon eniyan na gidigidi awon eniyan sare si ikogun na won si mu aguntan ati malu ati omo malu won si pa won sori ile awon eniyan na si je won tejeteje nigba na ni won wi fun Saulu pe kiyesi awon eniyan na dese si oluwa ni eyi ti won je eje o si wi pe eyin se koja yi okuta nla fun mi wa loni Saulu si wi pe etu ara yin ka saarin awon eniyan na ke si wi fun won pe ki olukuluku okunrin mu malu ti re to mi wa ati olukuluku okunrin aguntan re ke si pa won niyin ke si je ki e ma si se si oluwa ni jije eje gbogbo eniyan olukuluku okunrin mu malu re wa ni ale na won si pa won ni ibe Saulu si te pepe kan fun oluwa eyi ni pepe ti o ko se fun oluwa Saulu wi pe e je ki a sokale to awon filistini lo ni oru ki a ba won ja titi di imole owuro e ma je ki a fi okunrin kan sile ninu won won si wi pe se gbogbo eyi ti o to loju re nigba na ni alufa ni si wi pe e je ki a sumo ehin yi si olorun Saul si bere lodo olorun pe ki emi ki o so kale to awon filistini lo bi iwo fi won le israeli lowo bi sugbon ko da lo ni ojo na Saul si wi pe mu gbogbo awon agba eniyan sumo ehin yi ki e mo ki e si ri ibi ti ese yi wa loni nitori pe gege bi oluwa ti wa ti o ti gba israeli la bi o ti le se pe a ri lara jonathan omo mi nitooto yo ku sugbon ninu gbogbo eniyan na ko si eni ti o da lohun Saul si wi fun gbogbo awon israeli pe eyin lo si apa kan emi ati jonathan omo mi a si lo si apa kan gbogbo eniyan si wi fun Saul pe se eyi ti o to ni oju re Saul si wi fun oluwa olorun israeli pe fun mi ni ibo ti o pe a si mu Saul ati jonathan sugbon awon eniyan na yege Saul si wi pe di ibo ti emi ati ti jonathan omo mi ibo na si mu jonathan Saul si wi fun jonathan pe so nkan ti o se fun mi Jonathan si so fun o si wi pe nitooto mo fi ori opa ti nbe ni owo mi to oyin die wo o emi mura ati ku Saul si wi pe ki olorun ki o se be ati ju be lo pelu nitori iwo jonathan yo sa ku dandan awon eniyan si wi fun Saul pe jonathan ki yo ku ti o se igbala nla yi ni israeli ki a ma ri bi oluwa ti wa okan ninu irun ori re ki yo bo sile nitori pe o ba olorun sise po loni be ni awon eniyan si gba jonathan sile ko si ku Saul si siwo ati ma lepa awon filistini si lo si ilu won Saul si joba lori israeli o si ba gbogbo awon ota re jayika eye ni ni moabu ati awon omo amoni ati edomu ati awon oba soba ati awon filistini ati ibikibi ti o yi si a ba won ninu je o si po ogun jo o si kolu awon amaleki o si gba israeli sile lowo awon ti o n ko won awon omo Saul si ni jonathan ati ishui ati makishua ati oruko omobirin re mejeji si ni won yi oruko akobi ni merabu ati oruko aburo ni milkali ati oruko aya Saul ni ahinoamu omobirin ahimasi ati oruko olori ogun re ni abneri omo neri arakunrin baba Saul kishi si ni baba Saul ati neri ni baba abneri omo abieli ogun naa si le si awon filistini ni gbogbo ojo Saul bi Saul ba ri enikan ti o lagbara tabi akikanju okunrin a mu sodo re
2: This CLM Radio, your spiritual welfare is our concern.
1: Awakening to Samuel, ori ikedogun. Samuel si wi fun Saul pe Oluwa ran mi lati fi ami ororo yin o ni oba lori eniyan re lori Israeli. Nitori na ni isisiyi iwo feti si ohun oro Oluwa. Bayi ni Oluwa awon omo ogun wi, emi ranti eyi ti Amaleki ti se si Israeli bi o ti lumode ni ona nigbati ohun goke ti Egypt jade wa. Lo ni isisiyi ki o si kolu Amaleki ki o si pa gbogbo nkan won ni aparun. Ma si se da won si sugbon pa ati okunrin ati obirin won. Omo kekere ati awon ti o wa ni enu omu malu ati aguntan ibakasie ati ketekete Saul si ko awon eniyan na jopo o si ka iye won ni telaimu won si je ogun oke awon okunrin ogun elese pelu egbarun awon okunrin juda Saul si wa si ilu nla kan ti awon ara amaleki o si bade won ni afonifoji kan Saul si wo fun awon keniti pe e lo yera kuro laarin awon ara amaleki ki emi ki o ma ba run yin pelu won nitori pe eyin se ore fun gbogbo awon omo israeli nigbati won goke ti egypt wa awon keniti yera kuro laarin amaleki Saul si kolu amaleki lati afila titi wo fi de shuri ti wa ni apa keji egypt o si mu agagi oba amaleki laye o si fi oju idarun gbogbo awon eniyan na sugbon Saul ati awon eniyan na da agagi si ati eyi ti o dara julo ninu aguntan ati ninu malu ati ohun eyi ti o dara to be ninu won ati odo aguntan abopa ati gbogbo nkan ti o dara won ko si fe pa won run sugbon gbogbo nkan ti ko dara ti ko si ni lari ni won parun patapata nigba na ni oro Oluwa to Samuel wa wi pe emi kaanu gidigidi ti emi fi Saul joba nitori ti o ti yi pada leyin mi ko si mu oro mi se o si ba Samuel ninu je gidigidi o si ke pe Oluwa ni gbogbo oru na nigbati Samuel si dide ni kutukutu owurọ lati pade Saul wọ́n sì sọ fún Samueli pé Saulu ti wá sí Kameli, ṣàwó, ó ń kọ ibìkan fún ara rẹ̀, ó sì ti lọ, ó sì kọjá síwájú, ó sì sọ̀kalẹ̀ lọ sí Gilgali. Samueli sì tọ Saulu wá, Saulu sì wí fún un pé alábùkún ni ọ́ láti ọ̀dọ̀ Olúwa wá, èmi ti ṣe èyí tí Olúwa rán mi. Samueli sì wí pé, ǹjẹ́ ewo ní gbé àgùntàn tí èmi ń gbọ́ ní etí mi, àti gbé màálù tí èmi ń gbọ́? Saulu sì wí fún un pé èyí tí wọ́n mú ti Amaleki wá ni, tí àwọn ènìyàn dá sí nínú àwọn àgùntàn tó ń ti màálù tí ó dára jùlọ láti fi rúbọ sí Olúwa Ọlọ́run rẹ, a sì pa èyí tí ó kùrùn. Samueli sì wí fún Saulu pé, dúró, èmi ó sì sọ èyí tí Olúwa wí fún mi ní alẹ́ yìí. Ó sì wí fún un pé, máa wí. Samueli sì wí pé, ìwọ kò akéré lójú ara rẹ nígbà tí a fi ọ ṣe olórí ẹ̀yà Israẹli, tí Olúwa fi àmì òróró sọ ọ́ di ọba Israẹli. Olúwa sì ràn ọ́ ní iṣẹ́, ó sì wí pé lọ kí o sì pa àwọn ẹlẹ́ṣẹ̀ ará Amaleki run, kí o sì bá wọn jà títí ó fi run wọn. Èyí sì ti ṣe tí ìwọ kò fi gbọ́ ohùn Olúwa, ṣùgbọ́n ìwọ sì sáré sí ìkógun, tí ìwọ sì ṣe búburú ní ojú Olúwa. Saulu sì wí fún Samueli pé, ní tòótọ́, èmi gba ohùn Olúwa gbọ́, èmi sì ti lọ ní ọ̀nà tí Olúwa rán mi, èmi sì ti mú Agagi ọba Amaleki wá, èmi sì ti pa ará Amaleki run, ṣùgbọ́n àwọn ènìyàn náà ti mú nínú ìkógun, àgùntàn àti màálù, pàtàkì nǹkan wọn ni tí àbá parun láti fi rúbọ sí Olúwa Ọlọ́run rẹ ní Gilgali. Samueli sì wí pé, Olúwa ní inú dídùn sí ọrẹ sísun àti ẹbọ bíi pé kí a gba ohùn Olúwa gbọ́, kíyèsí, ìgbọràn sàn ju ẹbọ lọ, ìfetísílẹ̀ sì sàn ju ọ̀rá àgbò lọ, nítorí pé ìṣọ̀tẹ́ dàbí ẹ̀ṣẹ̀ àfọ̀ṣẹ àti agídí gẹ́gẹ́ bí ìwà búburú àti ìbọ̀rìṣà, nítorí pé ìwọ kọ ọ̀rọ̀ Olúwa, òun sì kọ́ ọ ní ọba. Saulu sì wí fún Samueli pé, èmi ti ṣẹ̀ nítorí tí èmi ti rí òfin Olúwa kọjá àti ọ̀rọ̀ rẹ̀, nítorí èmi bẹ̀rù àwọn ènìyàn, èmi sì gba ohùn wọn gbọ́, ṣùgbọ́n ní ìsinsìnyí èmi bẹ̀ ọ́, dárí ẹ̀ṣẹ̀ mi jì mí, kí o sì yí padà pẹ̀lú mi, kí èmi kí ó lè tẹríba níwájú Olúwa. Samueli sì wí fún Saulu pé, èmi kì yóò tún padà pẹ̀lú rẹ mọ́, nítorí tí ìwọ ti kọ ọ̀rọ̀ Olúwa, Olúwa sì ti kọ ìwọ láti máa jẹ ọba lórí Israẹli. Bí Samueli sì ti yí padà láti lọ, ó sì di ẹ̀wù ìlékè rẹ̀ mú, ó sì fàyàmọ́ lọ́wọ́. Samueli sì wí fún un pé, Olúwa fa ìjọba Israẹli ya kúrò lọ́wọ́ rẹ lónìí, ó sì fi fún aládùúgbò rẹ kan tí ó sàn jù ọ́ lọ. Agbára Israẹli kì yóò ṣèké, bẹ́ẹ̀ ni kì yóò sì ronúpìwàdà, nítorí pé kì í ṣe ẹ̀dá tí yóò fi ronúpìwàdà. Ó sì wí pé, èmi ti dẹ́ṣẹ̀, ṣùgbọ́n bu ọlá fún mi, jọ̀wọ́, níwájú àwọn àgbààgbà ènìyàn mi àti níwájú Israẹli, kí o sì tún yí padà pẹ̀lú mi, kí èmi kí ó lè tẹríba níwájú Olúwa Ọlọ́run rẹ. Samueli sì yí padà, ó sì tẹ̀lé Saulu, Saulu sì tẹríba níwájú Olúwa. Samueli sì wí pé, mú Agagi ọba àwọn ará Amaleki náà tọ̀ mí wá níhìn-ín. Agagi sì tọ̀ wá ní ìdárayá. Agagi sì wí pé, ní tòótọ́, ìkorò ikú ti kọjá. Samueli sì wí pé, gẹ́gẹ́ bí ìdá rẹ ti sọ àwọn obìnrin di aláìní ọmọ, bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni ìyá rẹ yóò sì di aláìní ọmọ láàrin obìnrin. Samueli sì pa Agagi níwájú Olúwa ní Gilgali. Samueli sì lọ sí Rama, Saulu sì gòkè lọ sí ilé rẹ̀ ní Gibeah ti Saulu. Samueli kò sì tún padà wá mọ́ láti wo Saulu títí ó fi di ọjọ́ ikú rẹ̀, ṣùgbọ́n Samueli káàánú fún Saulu, ó sì dun Olúwa nítorí òun fi Saulu jẹ ọba lórí Israẹli.
3: Ẹ jẹ́ kí a gbàdúrà.
4: Bàbá wa ti ń bẹ lé ọ̀run, a dúpẹ́ lọ́wọ́ yín wípé agbára yín kì í bá tì ní ìgbésí ayé àwọn ọmọ Ọlọ́run. A dúpẹ́ fún àwọn ẹ̀rí tí à ń gbọ́ lójoojúmọ́. A dúpẹ́ fún àwọn ẹ̀rí tí ó ń sọ fún wa nípa ìdáhùn sí àdúrà. A dúpẹ́ wípé agbára yín wà bákan náà títí di òní. A sì dúpẹ́ wípé bí ẹ ti ń ṣe fún àwọn ẹlòmíràn, bẹ́ẹ̀ lẹ ń ṣe fún ẹnì kọ̀ọ̀kan wa. Ẹ gbà pé àtìyìn wa lórúkọ Jésù. Ǹjẹ́ a gbàdúrà lónìí wípé ibikíbi tí àìsàn bá wà, ibikíbi tí ìnira tàbí ìṣòro tàbí ìpọnilójú tàbí ìdààmú tí ó bá wà, ẹ mú wọn kúrò lórúkọ Jésù. Ẹ gbọ́ àdúrà wa, ẹ ṣàánú fún wa, ẹ jẹ́ kí ìmọ́lẹ̀ kí ó là fún wa nínú òkùnkùn ayé yìí, kí a lè rìn ìrìn ìgbàgbọ́ pẹ̀lú ayọ̀ àti pẹ̀lú ìdánilójú wípé ẹ kò jẹ́ fi wá sílẹ̀ nígbà kan. Adúpẹ́ wípé ẹ ti gbọ́ lórúkọ Jésù Kristì Olúwa wa. Nínú orin Dáfídì, orin Dáfídì orí ìkẹrìndínní àádóje òkan èjì ẹ̀fà ni a ti ń ka bíbélì wa. Lónìí mo fẹ́ bá ọ sọ̀rọ̀ lórí ìdáǹdè kúrò lọ́wọ́ ìnilára. Ìdáǹdè kúrò lọ́wọ́ ìnilára tàbí kúrò nínú ìnilára. Nínú orin Dáfídì yìí ni a ti rí ohun tí Ọlọ́run lè ṣe àti ohun tí Ọlọ́run ń ṣe ní lọ́ọ́lọ́ báyìí fún àwọn tí ó jẹ́ tirẹ̀. Ó sọ fún ọ ní nígbà tí Olúwa mú ìkó lọ sí òní padà, àwa dàbí ẹni tí ń láàlàá. Nígbà náà lè ẹnu wa kún fún ẹ̀rín àti ahọ́n wa kọ orin. Nígbà náà ni wọ́n wí nínú àwọn kèfèrí pé Olúwa ṣe ohun ńlá fún wọn. Olúwa ṣe ohun ńlá fún wa. Nítorí náà àwa ń yọ̀, Olúwa mú ìkó lọ wa padà. Bí ìṣàn omi ní gúúsù, àwọn tí ń fi omijé fún irúgbìn yóò fi ayọ̀ ka. Ẹni tí ń fi ẹkún rìn lọ tí ó sì gbé irúgbìn lọ́wọ́ lóòótọ́ yóò fi ayọ̀ padà wá, yóò sì ru ìtí rẹ̀. Kí n tó ṣe àlàyé lórí èyí tí a kà yìí, mo fẹ́ kí a lọ sí orin Dáfídì orí 30 ẹsẹ 5. Nítorí pé ní ìṣẹ́jú kan ni ìbínú rẹ̀ pẹ́, lí ojú rere rẹ̀ ni ìyé gbé wà, bí ẹkún pẹ́ di alẹ́ kan, ṣùgbọ́n ayọ̀ ń bọ̀ lí òwúrọ̀. Níhìn ni a ti ń ka ohun tí Dáfídì kọ. Nítorí Dáfídì ó jẹ́ ẹni tí Ọlọ́run fi sí ipò gíga bí ọba, kì í ṣe bẹ́ẹ̀ nìkan, ó jẹ́ jagunjagun, ó jẹ́ ẹni tí ó rí wàhálà, ẹni tí ó ní ìṣòro, ẹni tí ó rí ìnilára ní orílẹ̀-èdè tirẹ̀. Kí ó tó di ọba, ó ní wàhálà. Gbà tó tún di ọba tán, ó ní wàhálà. Ní ìdílé ó ní wàhálà, ṣùgbọ́n ó mọ agbára Ọlọ́run èyí tí túni sílẹ̀, èyí tí dani ní ìdè. Agbára Ọlọ́run èyí tí mú kí gbogbo ìdè ọ̀tá kí ó já ní ìgbésí ayé onígbàgbọ́. Èyí ni olórin yìí ló fi ń sọ fún wa wípé bí ẹkún pẹ́ di alẹ́ kan, ó ń sọ fún wa wípé ó dájú wípé ayọ̀ ń bọ̀ lé òwúrọ̀. Àwọn ẹlòmíràn wọ́n máa ṣe bí ẹni tí kò ní ìrètí. Ìbìnújẹ́ dorí àgbàkodò. A di wípé kí wọ́n máa san ẹkún àsunrìn láì mọ̀ wípé Ọlọ́run wa ẹni tí máa nu omi jénù ni. Ṣùgbọ́n wọ́n á gba ìpọ́njú tàbí ìnilára tàbí àwọn ẹrù tí ayé dì lé wọn lórí. Wọ́n á gba nǹkan wọ̀nyí láti jẹ́ kí wọn kí ó ní ìbànújẹ́. Wọ́n á máa sun ẹkún àsundẹ́kun. Wọ́n á jẹ́ kí ìrẹ̀wẹ̀sì kí ó dé bá ọkàn wọn. Nǹkan yìí kì í jẹ́ kí àwọn ẹlòmíràn kí ó lè gbàdúrà. Ṣùgbọ́n Dáfídì jẹ́ kí ó di mọ̀ fún wa wípé kí a má ṣe sọ̀rì tínú. Nítorí pé bí ẹkún pẹ́ di alẹ́ kan, ó dájú ayọ̀ ń bọ̀ lé òwúrọ̀. Kí a kúnkún sọ ní èdè tí ó lè yé wa dáradára. Bí àìsàn pẹ́ di alẹ́ kan, ó dájú pé ìwòsàn ń bọ̀ lé òwúrọ̀. Kí a kúnkún sọ lé ọ̀nà tí a mọ̀ wípé ó bá ìgbésí ayé wa mu, wípé bí àìní, bí ìpọ́njú, bí ó tilẹ̀ pẹ́ di alẹ́ kan, wípé ó dájú wípé ìdáǹdè àti ìpèsè láti ọ̀dọ̀ Ọlọ́run ó ń bọ̀ lé òwúrọ̀. Ohun tó ń sọ ni wípé ṣé a mọ̀ pé bí a bá sùn lálẹ́, bí a tilẹ̀ rò wípé òórọ̀ jìnà sí ìgbà tí a sùn, wípé dájúdájú òórọ̀ yóò dé. Ohun tí a ń sọ ni pé nígbà mìíràn bí ènìyàn bá wà nínú àìsàn, ìṣẹ́jú 5 a dàbí wákàtí 10 lójú wa, nítorí ìrora, nítorí wàhálà, tàbí bí ènìyàn bá ní ìpọ́njú nínú ẹbí rẹ̀, ọjọ́ kan a dàbí ọdún kan lójú wa. eni olorin yi fin so fun wi pe bi ekun ti le pe di ale kan bi banu je ti le pe di ale kan bi irewesi ti le pe di ale kan bi ini lara aini bi o ti le pe di ale kan o

0: ọlá ikùn ló ń dùn mí ọ̀túnla ọmọ ni òyí nínú ọjọ́ mìíràn ó dàbí ẹni pé ẹ̀jẹ̀ ríru tàbí ẹsẹ̀ wíwú a máa sọ pé irú oyún wo ni mo ní yìí á dàbí ẹni wípé ó ń fi omi jẹ́ fúrúgbìn ṣùgbọ́n bí o bá dúró ti olúwa bí o bá gbẹ́kẹ̀lé olúwa ó dájú wípé àsọ̀kalẹ̀ àǹfààní ni fún ọmọ ọlọ́run ó dájú wípé a ó fi ayọ̀ ká a wípé ni ọjọ́ ìkúnlẹ̀ alábíamọ yìí wípé kò ní sí ohunkóhun bí ìdágìrì tàbí bí ọ̀fọ̀ fún ẹnikẹ́ni nínú wa ọlọ́run yóò tọ́jú wa ó ṣe dúró ti olúwa ó ṣe gbẹ́kẹ̀lé olúwa àwọn ẹlòmíràn wọ́n máa sá káàkiri àwọn fẹ́ lọ sí ọ̀dọ̀ bàbá lágbájá àwọn fẹ́ lọ sí ọ̀dọ̀ ìyálóde níbì kan lọ́hùn àwọn fẹ́ lọ sí tibí má sá káàkiri kí o gbẹ́kẹ̀lé olúwa nítorí wípé ọlọ́run yóò mú ìkú lọ sí òní padà ẹ̀rín yóò sì gba ẹnu rẹ kan ó ní ẹni tí ń fi ẹkún rìn lọ tí ó sì gbé irúgbìn lọ́wọ́ lóòótọ́ yóò fi ayọ̀ padà wá yóò sì ru ìtí rẹ̀ ìtí rẹ̀ ni ìkórè oko tí ó ti gbìn tẹ́lẹ̀tẹ́lẹ̀ jẹ́ kí a wo àwọn ẹlòmíràn kí ni àwọn ìnilára wọ̀nyí tàbí ìpọ́njú kí ni ó máa ń ṣe fún wọn èyí tí wọn ìbá fi máa yọ̀ nínú olúwa èyí tí wọn ìbá fi gbẹ́kẹ̀lé olúwa kí ni ìnilára kí ló máa ń ṣe fún àwọn ẹlòmíràn jẹ́ kí a wo ìwé oníwàásù orí keje ẹsẹ̀ ìkeje ìwé oníwàásù orí keje ẹsẹ̀ ìkeje nítòótọ́ ìnilára mú ọlọ́gbọ́n ènìyàn síwín nítòótọ́ ìnilára mú ọlọ́gbọ́n ènìyàn síwín ohun tí a ń sọ fún wa níhìn ni wípé ẹni tí a ti mọ̀ sí ọlọ́gbọ́n tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹni tí a ti mọ̀ sí ọmọlúàbí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹni tí kìí jà kìí dá sí ọ̀rọ̀ ọlọ́rọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣùgbọ́n kò tíì mọ ọlọ́run ó kàn jẹ́ ọlọ́gbọ́n ènìyàn oníwà tútù ènìyàn ó jẹ́ ọmọlúàbí ṣùgbọ́n ìnilára déba ìpọ́njú déba irú ènìyàn bẹ́ẹ̀ tí a ti máa ń rí ọ̀rọ̀ ọgbọ́n lẹ́nu rẹ̀ nígbà tí àwọn ẹlòmíràn tí wọ́n bá wà nínú ìṣòro bí a bá béèrè ọ̀rọ̀ lọ́wọ́ rẹ̀ a sọ̀rọ̀ pẹ̀lú ọgbọ́n nígbà tí ìpọ́njú bá dé bá ẹni yìí fún ara rẹ̀ nígbà tí ìnilára tí ó bá dé bá ẹni yìí fún ara rẹ̀ á dàbí ẹni wípé gbogbo ọgbọ́n tí ó ní wípé ó ti sọ wọ́n nù á dàbí ẹni tí ń sinwín á dàbí ẹni tí ń sọ̀rọ̀ rádaràda a dàbí ẹni tí ń sọ nǹkan tí kò mú ọgbọ́n lọ́wọ́ a dàbí àsínwín kí a má jẹ́ kí ó rí bẹ́ẹ̀ fún wa ṣé ìwọ náà máa ń rí àwọn ẹlòmíràn ó ṣeéṣe bóyá àwọn gbọ́ wípé ọkọ̀ ní jàǹbá wípé ọkọ̀ wọn sì wà nínú mọ́tò yìí wọn ò tí mọ̀ kí ló ṣẹlẹ̀ wọn ò tí mọ̀ bóyá ọlọ́run ti dá ọkọ̀ wọn sílẹ̀ tàbí bóyá ohun tó ṣẹlẹ̀ nǹkan ráńpẹ́ kan ló kàn ṣe ni èṣe tí ó ṣe ọkọ̀ wọn wọn a káwọlé rí wọn máa kígbe wọn máa sọ̀rọ̀ bí ẹni tí ó ti sọ ìgbàgbọ́ nínú ọlọ́run nù ẹni tí a ti mọ̀ sí ọlọ́gbọ́n tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹni tí a ti mọ̀ sí ẹni tó ń darí ìdàpọ̀ ojúlé tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹni tí a ti mọ̀ sí ènìyàn ọlọ́run tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìnilára díẹ̀ ìpọ́njú díẹ̀ èṣe jàǹbá ọkọ̀ díẹ̀ a sọ irú ẹni bẹ́ẹ̀ di ẹni tí ń sọ̀rọ̀ bí ẹni pé ó di àsínwín tàbí ó ṣeéṣe kí ó jẹ́ wípé ọkọ àtìyàwó àtijọ́ ń gbé papọ̀ lálàáfíà kò sí gbọ́mi sí omi ò tó kò sí wípé a ń bára wa jà nígbà kan rí kò sí wípé mbolo lọ mbolo ti ń bọ̀ kò sí wípé bóyá ń fura síra wa nígbà kan rí ó sì ṣeéṣe kí ó jẹ́ wípé nǹkan kan ló wá ṣẹlẹ̀ tí ẹnìkan parọ́ mọ́ ìyàwó yìí wípé bẹni pé ìyàwó yìí tún ní àlè níta bí ọkọ ti ń gbọ́ kò tí ì mọ kí ni kúlẹ̀kúlẹ̀ àti kí ni nǹkan tó ṣẹlẹ̀ nítòótọ́ ó ti ń faraya ó ti ń dàbí ẹni tí ò lọ́gbọ́n ó ti ń dàbí ẹni tí kì í ṣe ẹni tí a mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ sí oníwà tútù ìnilára ó mú ọlọ́gbọ́n di àsínwín nítorí bẹ́ẹ̀ kí a ṣọ́ra kí a máa jẹ́ kí ìnira tàbí ìpọ́njú kí ó jẹ́ kí a sọ̀rọ̀ òdì kí a má jẹ́ kí ìpọ́njú tàbí àìsàn tàbí ìjẹniyà tàbí ohunkóhun kí ó mú kí ọ̀rọ̀ òdì blasphemy kí ó jáde lẹ́nu wa jẹ́ kí a wo orin dáfídì 107 orin dáfídì 107 kí a wo ẹsẹ̀ 19 àti ẹsẹ̀ 20 ṣe gáfrà fún mi kí a wo ẹsẹ̀ 39 ẹ̀wẹ̀ wọ́n bùkù won si fa seyin nipa inira iponju ati ikanu on ti won je ki oye wa ni ni wo pe awon elomiran ewe won ma boku won ma fa seyin nitori inira awon elomiran ti a ma ri ni wo pe won ki rin dede mo ninu ijo bi won ba ni wahala die e ti won ba fi akoko yi duro de oluwa ki won ki o duro ti oluwa ki won ki o gbadura ki won ki o ro mo agbelebu Jesu Christi ki won ki o so bi Jacob we pe emi ki o je ki o lo afi bi iwo ba bukun mi e ti won ba fi se be won ma rin sege sege bi abati so we pe lagbaja ki lo de won pe oruko yin ni ile eko ojo osimi wa tabi wa inu iwe mimo we pe ki e ka akosori tabi we pe ki e daun ibere kan a mari yin se ki se pe e wa silesin ona mi po wahala to de ba mi nisin mi o mo bi ma se yanju e olodun lo n ba wa yanju wahala jesu lo n ba ru wahala wa lo o lo wa ko ese ati awon nkan to wa si igbesi aye wa gege bi egun nitori ese o lo wa ko won lo a o se wa sese agbelebo a se rin kaakiri a fe di omo onina kuna anfa seyin nitori inira ati iponju ati nitori awon ajalu to nde ba won ninu aye yi ni se awon elomiran won ma se beni ti ko ni reti won ma se beni ti ko lolorun won ma se beni ti ko le gbadura won ma se bi eni ti ko ni igbagbo ninu olorun sugbon je ki o da oloju bi a ba ni oluwa bi a ba si wa ninu oluwa ko si isoro ti o le de ba wa ti agbara olorun o ka ko si oke ti o le wa niwaju wa ti agbara olorun ko le sinidi ko si aisan ti o le wa ninu ago ara wa ti iwosan ti a ni lati inu ina Jesu Christi ti o le de ba wa ko si awon nkan ti o le de ninu ebi nibi ise ladugbo labule lodo awon obi wa ti olorun ko ka pa re nitori be o ye ki a wa pelu oluwa o ye ki a gboran si olorun lenu o ye ki a ma gbadura si ni igba inira ati ni igba iponju wa ki a mo we pe ko so to seyin olorun se o mo we pe gbogbo wahala ti a ni olorun mo nipa won o si setan lati mu won kuro ohun ti awon elomiran ma nro ni we pe olorun ri wahala won olorun o si setan lati mu wahala won kuro sugbon etan esu ni yi o ye ki a mo we pe olorun mo wahala wa o si mo iponju ti a nla koja o si mo bi o se le yo wa kuro ninu won ninu exodu ori keta exodu ori keta ese ikeje oluwa si we pe nitooto emi ti ri iponju awon eniyan mi ti o wa ni Egypt mo si gbo igbe won nitori awon akonisise won nitori ti mo mo ibanuje won emi si sokale wa lati gba won lowo awon ara Egypt je ka menu duro nibe nihi an so fun wa wi pe olorun ni o mo iponju awon mo Israeli awon mo Israeli won yi won le salaimo wi pe olorun mo nipa iponju won ki se be nikan won le se alairan ti wo pe olorun ti so fun Abraham wo pe Abraham awon omo re ni iran kerin wi pe won lo si ile ajeji ni ile ajeji yi owo mu ojade wa si ile ileri awon won yi ti gbagbe o se se ki awa na ki a ti gbagbe wo pe enikokan wa ti a mo olorun enikokan wa ti a mo Jesu Christi gege bi olugbala eni kokan wa ti a ti di atun bi olorun seso lori wa o mo igbese aye wa o mo isoro wa o mo idanwo to doju ko wa o mo awon iponju ti a nla koja o mo omi jijin ti o wa ni waju wa ati awon oke ti o wa ni waju wa o ni emi ti ri iponju awon eniyan mi emi ti ri iponju awon eniyan mi gbogbo awon ohun ti o pamo fun eniyan gbogbo awon ohun ti eniyan ko nani tabi ti won ko mo nipa re ni igbese aye re olorun mo nipa won o si daju wi pe olorun yo mu won kuro bi abagbadura ti a si gbagbo se oranti okunrin kan Job ni a n pe oruko re oranti wahala to de ba ninu ebi oranti isele ti o sele si gbogbo awon omo re o ranti eti iyawo re so o si ranti awon esun ti awon ore re ti won fi sun be ni we pe o je odaran tabi o je elese ti o buruju won ro we pe nitori be ni awon kan won se sele si kini idahun jobu wo jobu ori ketalelogun jobu ori ketalelogun ese ikewa sugbon o mo ona ti emi nto nigbati o ba dan mi wo emi o jade bi wura nigbati o ba dan mi wo emi o jade bi wura opolopo ninu wa ni a ko mo ise olorun a ko mo idi ti olorun fi ngba awon nkankan laye sugbon Jobu o je ologbon o je eni ti oyeye o je eni ti o mo inu olorun o ni sugbon o mo ona ti emi nto o ye ki eni kokan wa ki a le so be o ye ki eni kokan wa ki a le ni igbagbo ati ifokantan ninu olorun wi pe o mo ona ti a wa nto o ni nigbati o ba dan mi wo nigbati o ba dan mi wo kini itumo yi wi pe ki a dan eniyan wo awa te a je agbalagba ti a ni omo ti o lo si ile eko a mo wi pe omo ile eko yi a ki gbe won si class iwaju bi ki ba se wi pe a dan won wo bi ki ba se wi pe a yiri won wo lati mo kini oye ti won ni kini eko ti won ti ko bawo ni won se ja papa si ninu awon eko ti won ti ko bi ki ba se wi pe a se idanwo fun won a ki gbe won siwaju awa na o mo wi pe eni ti olorun ba fe da lola eni ti olorun ba fe fi si ipo giga olorun le fi aye sile ki awon wahala kan ki won dan igbagbo re wo o se se ki eyi ki o ya o lenu sugbon je ki n so fun o awon eniyan wa won ma n so fun a wi pe ikoko ti o se be to dun ide re agbona eyi ni wipe bi ikoko le sebe to dun tabi ki o wa unje ti o le bo opolopo eniyan bi ki ba se wipe adana si idi re ki se be nikan ikoko ti a nso nipa re yi ki o to di wipe agbe wa soja lati ta fun enikeni ati koko fi sinu ina ki ina yi ki o le se jina awa na o mo wipe adabi awon jagunjagun ki awon jagunjagun ki o to wa soju ogun a o ti mura won sile a o ti pese won sile a o ti yiri won wo dara dara a o ti dan won wo dara dara awa na ki a to jade bi wura ki a to je ohun elo bi ola si ni owo olorun awon nkan miran wa ti a ni lati la koja bi a ba nso nipa idariji idariji o le mo boya o le dariji enikeni bi olorun o ba fi aye sile fun awon kan lati se o bi a ba nso nipa igbagbo ninu olorun o le mo boya o ni igbagbo ninu olorun o sa ri o ni wahala ri bawo ni igbagbo re yo se gbona bawo ni igbagbo re yo se dagba bawo ni adura re yo se munodoko nigbati o ti le ni wahala kan to n gbadura lori re ri eyi ni olorun ma se nfi aye sile we pe awon nkan wonyi won le yire wa wo won le dan igbagbo wa wo we pe nigbati awon nkan wonyi ba pari to a o jade bi wura sugbon o ye ki o ye wa ohun ti a n so ni wo pe olorun mo isoro wa olorun mo awon ohun ti a n la koja o si daju wi pe olorun le gba wa wo orin dafidi lekan si orin dafidi ori kejila ese ikarun nitori inira awon talaka nitori imi edun awon alaini Oluwa wi pe nigba yi emi o dide emi o si yo si ibi ailewu kuro lowo eni ti nfe si nihi ni olorun so fun wa wi pe bi talaka ba je eni ti an ni lara bi awon alaini ba mi imi edun si oluwa wi pe oluwa yo dide lati gba won ati lati yo won kuro ninu awon nkan ti o rogba yi won ka ati awon ti o n gberaga lori won
1: we pe owo gba won o ye ki a mo we pe bi awon ota wa bi won ti le lagbara ju wa lo bi awon ota wa bi won ti le ni ohun ija oloro ju ti wa lo bi awon ota wa bi o ba da bi eni we pe won le ni ipa won si gbon pupo pupo ju wa lo ki a mo we pe olorun to bi ju awon ota wa lo o si le gba wa lowo awon ota wa bi won ti le je alagbara ninu ori dafidi ori keji din logun ese iketa din logun ori dafidi ori keji din logun ese iketa din logun o gba mi lowo ota mi alagbara ati lowo awon ti o korira mi nitori won le agbara ju mi lo bi awon ota ti le lagbara ju wa lo o daju pe olorun yo gba wa Olorun yo to wa sile. Olorun yo da wa nide. Ki yo je ki awon ota ki won ki o gbe wa mi. Sugbon kini a le se? Ti a o fi ni idande pipe, idande kikun, kini a si le se? Leyin igba ti a ba ti ni idande pipe yi lati pa idande na mo, je ki a wo ikini ani lati je eni ti o mo Oluwa ati eni ti Oluwa mo gege bi eni ti re. Ani lati di atunbi. Ayin lati di omo Olorun nitori eyi ni a fi le ni isegun wo iwe Isaiah ori ikerin le ni adota ori ikerin le ni adota ese ti o gbeyin ko si ohun ija ti a se si o ti yo le se ti o le se nkan ati gbogbo ahan ti o dide si o ni idajo ni iwo dali ebi eyi ni ogun awon iranse Oluwa lati odo mi ni ododo won ti wa le Oluwa wi nihi o so wi pe eyi le ogun awon iranse Oluwa e ni wi pe bi aba fe ni idande ti a se fe wa ni ipo ti o je pe ko si ohun ija ti a le se si wa ti o le se wa ni nkan ani lati je iranse Oluwa ani lati je eni ti o mo Olorun ani lati je eni ti o ti ba Olorun laja nipa kiko ese wa sile a se ti gba ise ori igi agbelebo ti Jesu se ati gba agbo oni bi o ba ri be ko si ohun ija ti a se si o ti o le se o ni nkan ati gbogbo ahan ti o dide si o ni idajo ni iwo da lebi mo je mo fe ki o di imo fun o wi pe ki Isaiah ki o tun ma so oro yi fun awon omo Israeli awon ohun popo ni o ti sele lara awon isele ti o ti sele ni a ri ninu Isaiah ori keta dini ogoji Isaiah ori keta dini ogoji se kiakia ki o si bibeli re ki ka si o leti lati ese ikini o si se nigbati Hezekiah oba gbo o fa aṣọ rẹ ya o si fi aṣọ ọ̀pọ̀ bora o si lọ sinu ile Oluwa ohun kan ni o ṣẹlẹ̀ nihin ọba Assyria ni o ran awọn iranṣẹ rẹ lati dẹroba Hezekiah ọba Assyria si n sọ fun wipe ko si bi o ṣe le gbadura to ko si bi o ṣe le gbẹkẹle Ọlọrun to wipe ohun o ṣẹgun rẹ ohun o ṣẹgun awọn eniyan rẹ owo ko won lo gege bi eru owo si se ipalara pupo si won o si be si ni gbadura ni waju Oluwa nihi ni Olorun ti fun ni isegun bi o ti le je wi pe oba Assyria o je eni ti o ni awon ohun ija oloro pupo sugbon oba Hezekiah ko ni ohun pupo eru nba sugbon a so fun wa wi pe bi a ba je eni bi tinu Olorun eni ti o gbekele Olorun wi pe bi a ti le dide ogun si wa bi atile koju ija se wa bi awon alai gbagbo bi won ti le do ti wa ti won fe se wa ni ibi we pe Olorun ni owo da wa sile Olorun ni owo gbeja wa wo ese iketa le logbon ese iketa le logbon nitori na bayi ni Oluwa wi ni ti oba Assyria ohun ki yo wa si ilu yi be ni ki yo ta opa kan sibe ki yo si mu asa wa asa wa siwaju re be ni ki yo si wo ki yo si wa odi oditi nihi ni Olorun so fun Hezekiah wí pé o mọ̀ pé kò sí ìjà tí ọba Syria ṣe sí ọ tí ó lè ṣe ọ ní nǹkan nítorí wípé Ọlọ́run ti ṣe tán láti dáàbò bo ìlú yìí ó ní ọba Assyria kì yóò wá sí ìlú yìí ó dá mi lójú wípé ọba Assyria èyí ni ọba tàbí alágbára nínú àwọn ẹgbẹ́ òkùnkùn àwọn alágbára òkùnkùn wọn kì yóò wá sí ilé rẹ wọn kì yóò wá sí ọ̀dọ̀ àwọn ọmọ rẹ ó ní kì yóò sì ta ọfà síbẹ̀ ọfà ọ̀tá kì yóò wá sílé rẹ lórúkọ Jésù padà sí Isaiah orí kẹrìnléní àádọ́ta kí o wo ẹsẹ̀ ìkẹtàdínlógún kò sí ohun ìjà tí a ṣe sí ọ tí o lè ṣe ọ ní nǹkan. Isaiah ó rán àwọn ọmọ Israẹli létí kí wọn kí ó rántí òbí ọba Egypt bí ó ti lágbára tó ṣùgbọ́n kò sí ohun ìjà tí ọba Egypt tí ó ṣe sí wọn kò sí bí ó ṣe lè ṣe wọ́n ní nǹkan. Ó ní kí wọn kí ó rántí agbára Goliath ó ní ṣùgbọ́n kò sí ohun tí Goliath lè ṣe fún Dáfídì àti fún Israẹli ó ní kí wọn kí ó sì rántí èyí tí ó ṣẹlẹ̀ ní lọ́ọ́lọ́ yìí nígbà tí ọba Syria tí ó dìde sí ọba Hezekiah ó ní kò sí ohun ìjà tí ó lè ṣe sí tí ó lè ṣe nǹkan ó ní bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni fún ìránṣẹ́ Olúwa kọ̀ọ̀kan bẹ́ẹ̀ gẹ́gẹ́ fún ẹnì kọ̀ọ̀kan wá tí ó mọ orúkọ Olúwa bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni fún ẹnì kọ̀ọ̀kan wá tí ó gbẹ́kẹ̀lé Olúwa wípé kò sí ohun ìjà tí a ṣe láti ọ̀dọ̀ àwọn ẹlẹ́bọlóògùn kò sí ohun ìjà tí a ṣe láti ọ̀dọ̀ àwọn tí ó ní agbára òkùnkùn kò sí ohun ìjà tí a ṣe láti ọ̀dọ̀ àwọn ẹlẹ́mìí òkùnkùn àwọn tí ó ní ẹ̀mí èmèrè kò sí ohun ìjà tí a ṣe láti ọ̀dọ̀ àwọn abọ̀rìṣà tàbí láti ọ̀dọ̀ àwọn eléégún tí ó wà ní abúlé ó ní kò sí ohun ìjà tí a ṣe láti ọ̀dọ̀ àwọn alálùpà ìdà kankan tí ó lè ṣe ọ́ ní nǹkan ó ní gbogbo ahọ́n tí ó dìde sí ọ ní ìdájọ́ ni ìwọ ó dá lẹ́bi èyí ni ogún àwọn ìránṣẹ́ Olúwa láti ọ̀dọ̀ Olúwa ní òdodo wọn ti wá ni Olúwa wí nítorí bẹ́ẹ̀ jẹ́ kí a rí wípé a ti di àtúndí a jẹ́ ènìyàn Ọlọ́run àti pé a ti kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀ àti wípé a mọ Olúwa ní tòótọ́ kì í ṣe bẹ́ẹ̀ nìkan a ní láti jẹ́ ẹni tí ó kún fún àdúrà bí a bá jẹ́ ẹni tí ó fẹ́ ní ìdáǹdì kúrò nínú ìnilára kúrò nínú ìpọ́njú kúrò nínú àìsàn kúrò nínú àjálù tí ó ń jálù àwọn tí ó wà nínú ayé ó yẹ kí a jẹ́ ẹni tí ó kún fún àdúrà kò yẹ kí a jẹ́ asọ̀rọ̀ má gbèsè kò yẹ kí a jẹ́ ẹni tí ń sọ̀rọ̀ bótobòto káàkiri àárín ilé tí kì í lè ka bíbélì tí kì í lè gbàdúrà a rí àwọn ẹlòmíràn bí ó tilẹ̀ jẹ́ pé wọ́n ní wàhálà nínú ẹbí bí ó tilẹ̀ jẹ́ pé wọ́n ní àìsàn ní àgọ́ ara wọn bí wọ́n wá sínú ilé ìsìn wọn kì í gbàdúrà bí wọ́n lọ sí ìdàpọ̀ ojú ilé wọn mọ bí a ti gbàdúrà bí wọ́n wà nílé ti ara wọn wọn mọ bí a ti gbàdúrà ò mọ̀ ẹni tó wà nínú ayé yìí nínú ìwàyà ogun nínú ìjà ogun nínú ayé ò mọ̀ wípé a ní láti jẹ́ ẹni tó màdúrà àgbà ẹni tó ń ké pe Olúwa láàárọ̀ lọ́sàn-án àti lálẹ́ ní ìgbà gbogbo ẹni tí irú ẹni bẹ́ẹ̀ a rí wípé ohun tí Ọlọ́run tilẹ̀ máa ń ṣe ni wípé a jẹ́ kí ẹ̀mí rẹ̀ kí ó jí wa ní ọ̀gànjọ́ òru yìí ẹ̀mí Ọlọ́run á sọ fún wa pé kí a bẹ̀rẹ̀ sí ní gbàdúrà kí àwọn ìṣe tí ó ń ṣe àwọn tí ó wà nínú ayé kí ó má bàa ṣe wá nítorí bẹ́ẹ̀ àwa tí a bá mọ̀ wípé a fẹ́ ní ìṣẹ́gun a fẹ́ borí ẹ̀ṣẹ̀ a fẹ́ borí àwọn àjálù tí ó ń dé bá àwọn èèyàn nínú ayé a ní láti kún fún àdúrà jẹ́ kí a wo orin Dáfídì 107 107 kí a wo ẹsẹ̀ 19 àti ẹsẹ̀ 20 nígbà náà ni wọ́n kígbe pé Olúwa nínú ìpọ́njú wọn ó sì gbà wọ́n nínú iṣẹ́ wọn ó rán ọ̀rọ̀ rẹ̀ ó sì mú wọn lára dá ó sì gbà wọ́n kúrò nínú ìparun wọn nítorí bẹ́ẹ̀ ó yẹ kí a kún fún àdúrà bí mo ti sọ tẹ́lẹ̀ kí a ṣe bí Jákọ́bù tí ó rọ̀ mọ́ Olúwa tí ó bẹ̀rẹ̀ sí ní jàjàkadì nínú àdúrà nínú ìfi omijé béèrè lọ́wọ́ Ọlọ́run wípé èmi kì yóò jẹ́ kí o lọ bí kì í bá ṣe pé ìwọ́ bùkún mi kì í ṣe bẹ́ẹ̀ nìkan ó yẹ kí a ní ìgbàgbọ́ nínú Olúwa nítorí ìgbàgbọ́ nínú Olúwa ni yóò fún wa ní ìṣẹ́gun nínú Éfésù orí kẹfà ẹsẹ̀ 16 lékè gbogbo rẹ̀ ẹ mú apata ìgbàgbọ́ nípa èyí tí ẹ̀yin ó lè máa fi paná gbogbo ọfà ẹni ibi ni ẹ mú apata ìgbàgbọ́ nípa èyí tí ẹ̀yin ó lè máa fi paná gbogbo ọ̀fà ẹni ibi ni ìgbà mìíràn a máa ń gbọ́ tí àwọn ènìyàn wa ní orílẹ̀-èdè wa tí wọ́n ń sọ èdè káàárọ̀ òjíire wọ́n máa ń sọ wípé lágbájá wọ́n ta lọ́fà ni lágbájá ọ̀fà ayé ló wà lára ẹ lágbájá ọmọ gbà tí wọ́n ti ṣe nǹkan bẹ́ẹ̀ yẹn fún kò gbádùn ṣùgbọ́n ó yẹ kí a ní ìgbàgbọ́ nínú olúwa bí àwọn tí ó wà nínú ayé tilẹ̀ ń tàfà ìgbà mìíràn ẹlòmíràn a máa sọ wípé ìgbà tí òun sùn lé òru ní ẹnìkan rí òun ló yìnbọn fún òun ló tàfà fún òun bí òun ti jí sí ojú ayé ni òun rí pé ibi tí a ti tàfà fún òun yìí bẹ́ẹ̀ ni òun bẹ̀rẹ̀ sí ní ìrora ibẹ̀ ni nǹkan kan tí ó rìn láti ibẹ̀ ló ti bẹ̀rẹ̀ ibẹ̀ ni ó fi dàbí ẹni wípé ojoojúmọ́ lòun wá ń lọ sí ilé ìwòsàn tí àwọn olóyìnbó ó ní bí a bá ní ìgbàgbọ́ nínú olúwa ó ní ọfà tí a lè ta láti ọ̀dọ̀ àwọn tí ó wà nínú ayé wípé ìgbàgbọ́ wa ni yóò dàbí apata tí a ó lè fi paná ọfà ẹni ibi ni kí ni a ń pè ní apata èyí kì í ṣe àpáta àpáta yàtọ̀ ṣùgbọ́n nǹkan tí a ń pè ní apata ni pé bí ẹnìkan bá ń sọ òkò ṣé orí àwọn ọlọ́pàá bí ìjàngbọ̀n rògbòdìyàn bí ó bá bẹ́ sílẹ̀ ní ibì kan àwọn ọlọ́pàá lọ síbẹ̀ àwọn ọlọ́pàá yìí ti mọ̀ wípé àwọn tí ó ń ṣe ìjàngbọ̀n wọ́n lè máa ju òkò sí wọn wọ́n lè máa tafà sí wọn wọ́n ní àwọn nǹkan kan tó máa gbé lọ́wọ́ bí ata yìí tàbí bí ọta bí ó bá ti ń bọ̀ wọ́n á fi nǹkan yìí wọ́n á fi gbà á èyí ni à ń pè ní apata nítorí wípé kò ní jẹ́ kí ọta tàbí òkúta kí ó ba àwọn ọlọ́pàá tí wọ́n wá fi ojú sí àwọn nǹkan tí wọ́n ń ṣe níbẹ̀ ó ní lékè gbogbo rẹ̀ kí ẹ mú àwọn apata ìgbàgbọ́ bí a bá ti ń sọ ọfà sí onígbàgbọ́ ìgbàgbọ́ yìí ni kò ní jẹ́ kí ọfà yìí kí ó dọ́dọ̀ rẹ̀ bí a bá mú orúkọ rẹ lọ sí ilé àwọn ẹlẹ́bọ lóògùn ìgbàgbọ́ tí o ní nínú olúwa ni kò ní jẹ́ kí àwọn nǹkan wọ̀nyí kí ó dé ọ̀dọ̀ rẹ bí ó bá dàbí ẹni pé àwọn kan fẹ́ ṣe ọ́ ní ibi wọ́n fẹ́ rán àwọn ẹ̀mí òkùnkùn sí ọ apata ìgbàgbọ́ yìí ló fi máa paná ọfà ẹni ibi ni tí kò ní jẹ́ kí àwọn nǹkan wọ̀nyí kí ó dé ọ̀dọ̀ rẹ kì í ṣe bẹ́ẹ̀ nìkan o ní láti sá sí abẹ́ ààbò tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristì ṣé orí ẹ̀jẹ̀ Jésù Kristì ó fún wa ní ààbò púpọ̀ ààbò wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristì nínú ìwé ìfihàn orí kejìlá ẹsẹ̀ ìkọkànlá wọ́n sì ṣẹ́gun rẹ̀ nítorí ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn náà àti nítorí ọ̀rọ̀ ẹ̀rí wọn wọn kò sì fẹ́ràn ẹ̀mí wọn àní títí dé ikú ó ní wọ́n ṣẹ́gun èṣù wọ́n ṣẹ́gun dragoni nítorí wípé wọ́n ní ìgbẹ́kẹ̀lé nínú ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn jẹ́ kí a tún wo ìwé òwe orí kejìdínlógún ẹsẹ̀ ìkẹwàá ìwé òwe orí kejìdínlógún ẹsẹ̀ ìkẹwàá orúkọ olúwa ilé èṣù agbára ni olódodo sá wọ inú rẹ̀ ó sì là bí a bá ti ń gbàdúrà tí a ń gbàdúrà ní orúkọ jésù èyí jẹ́ wípé a ń sá wọ inú ilé èṣù ńlá ni kí ọwọ́ èṣù ọwọ́ ọ̀tá kí ó má ba tẹ̀ wá kì í ṣe bẹ́ẹ̀ nìkan yẹ kí a ní ọ̀rọ̀ ọlọ́run èyí tí a ó fi ṣẹ́gun èṣù ṣe mọ̀ wípé nígbà tí èṣù wá tí ó ná jésù kristi wọ̀ ọ̀rọ̀ yìí ni jésù kristi ni ó fi ṣẹ́gun èṣù kí a sì rí i wípé a ní ìfàmì òróró yàn olúwa ìjẹ́ pé kí a ní ẹ̀mí ọlọ́run ní ìgbésí ayé wa bí a bá ní ẹ̀mí ọlọ́run agbára ọlọ́run bí ó bá wà ní ìgbésí ayé wa gbogbo àjàgà tí ó wà ni a ó jà á kúrò ní ìgbésí ayé wa kí a jẹ́ ẹni tí ó mọ ọlọ́run kí a jẹ́ ẹni tí ó fa agbára ọlọ́run wá sí ìgbésí ayé wa wò ó nínú Aesaiah orí kẹwàá ẹsẹ̀ kẹtàdínlọ́gbọ̀n yóò sì ṣe lé ọjọ́ náà ni a ó gbé ẹrù rẹ kúrò lé èjìká rẹ àti àjàgà rẹ kúrò lé ọrùn rẹ a ó sì ba àjàgà náà jẹ́ nítorí ọ̀rá púpọ̀ ohun tí a pè ní ọ̀rá púpọ̀ níhìn bí a bá wo èdè míràn, èyí ni èdè òyìnbó àti èdè gíríkì tí a fi kọ bíbélì, ó ń sọ nípa agbára ọlọ́run, ó ń sọ nípa ohun tí ọlọ́run èyí tí ọlọ́run túlé wa lórí, ó ń sọ nípa ìfàmì òróróyàn ọlọ́run èyí tí ọlọ́run dà lé wa lórí tí a ó fi lè já gbogbo àjàgà kúrò ní ìgbésí ayé wa. Àti sọ fún ọ, ó ti mọ̀ nísinsìnyí wípé bí o bá ń fẹ́ ìdáǹdè, ìdáǹdè súnmọ́ tòsí rẹ, o ń fẹ́ ìwòsàn ni ìwòsàn súnmọ́ tòsí rẹ, bí o bá ń fẹ́ ìpèsè láti ọ̀dọ̀ ọlọ́run wá, ìpèsè súnmọ́ tòsí rẹ. Ohun kan ló ní láti ṣe, o ní láti mọ̀ wípé o ti ba ọlọ́run dọ́rẹ̀ẹ́, o ti di ẹbí ọlọ́run, a ti sọ di àtúnbí, o ti ní ìgbàlà nínú Jésù Kristì. O ní láti jẹ́ ẹni tí ń gbàdúrà, ẹni tí ń gbàdúrà. Ṣé o rántí òwe tí Jésù pa fún àwọn ọmọ ẹ̀yìn nípa obìnrin opó kan tí ó sọ wípé òun fẹ́ kí a gbẹ̀san lára ọ̀tàun? Ó lọ ń bá adájọ́ yìí, adájọ́ yóò sì tètè dá lóhùn, ṣùgbọ́n nípa àwí ìyanu rẹ̀, nípa sísọ nígbà gbogbo, nípa lílọ sọ́dọ̀ adájọ́ yìí nígbà gbogbo ni a fi dá a lóhùn. Èyí ni Jésù wa sọ fún wa wípé àwa náà tí a jẹ́ onígbàgbọ́, a ò mọ̀ wípé ó yẹ ká máa gbàdúrà ni láì sinmi àti láì ṣàárẹ̀, kí Ọlọ́run kí ó ba lè tú wa sílẹ̀, kí Ọlọ́run kí ó ba lè dáàbò bò wá, kí Ọlọ́run kí ó ba lè mú wa dáadáa, kí Ọlọ́run kí ó ba lè ṣe àwọn ohun tí a ń béè lọ́wọ́ rẹ̀ kí ó ba lè ṣe fún wa. Dìde dúró lórí ẹsẹ̀ rẹ, kí o sọ fún Ọlọ́run wípé òun fẹ́ ìdáǹdè Ọlọ́run. Bí ìpọ́njú bá wà, bí ìnilára bá wà, bí àìsàn bá wà, bí àìní bá wà, bí ìpòrúru ọkàn bá wà, ohun kan tí ìbá wà ní ìgbésí ayé rẹ tó ní ọ lára, tí òun fẹ́ kí Ọlọ́run kí ó mú kúrò, sọ fún Ọlọ́run, sọ fún Ọlọ́run. Ó dájú wípé yóò gbọ́, nítorí pé Ọlọ́run kìí ṣe ẹni tí ń jani tílẹ̀, Ọlọ́run kìí ṣe ẹni tí ń dojú tini, Ọlọ́run kìí ṣe ẹni tí ń ṣe ìlérí kí ó má mú un ṣe. Sọ fún Ọlọ́run, rí wípé o ti di àtúnbí, rí wípé o jẹ́ ọmọ Ọlọ́run, rí wípé o jẹ́ ènìyàn Ọlọ́run, kí o sì wá máa sọ fún Ọlọ́run nípa àwọn ìlérí tí o ti ṣe, wípé kò sí ohun ìjà tí a ṣe sí ọ tí yóò lè pa ọ lára. Nítorí èyí ni ogún àwọn ènìyàn mímọ́, wípé o jẹ́ ẹni tí gbàdúrà, gbàdúrà pẹ̀lú gbogbo ọkàn rẹ, gbàdúrà pẹ̀lú gbogbo ìgbàgbọ́ tí ó wà nínú rẹ, gbàdúrà nípa dídúró tí o sì dúró lórí àwọn ìlérí Ọlọ́run. Rọ̀ mọ́ ẹ̀jẹ̀ Jésù Kristì, jẹ́ kí a fi ẹ̀jẹ̀ Jésù Kristì kí a fi wẹ̀ ọ́, kí a fi bọ̀ ọ́, kí a fi dáàbò bọ̀ ọ́, kí o sì rántí wípé orúkọ Olúwa, orúkọ Olúwa, orúkọ Olúwa ilé ìṣọ́ agbára ni. Olódodo sá wọnú rẹ̀, ó sì yè, olódodo sá wọnú rẹ̀, a sì dáàbò bò ó, ó ní ìpamọ́. Rántí ọ̀rọ̀ Olúwa, rántí ìlérí Olúwa, kí o fi ọ̀rọ̀ Olúwa, kí o fi ṣẹ́gun èṣù. Bí o bá ti ní ìgbàlà, kí o jẹ́ kí ẹ̀mí Ọlọ́run kí ó wà lórí rẹ, kí ó wà nínú ayé rẹ, kí a sọ di mọ́, kí a fi agbára ẹ̀mí Ọlọ́run fún ọ. Nítorí ẹ̀mí Ọlọ́run yìí ní já gbogbo àjàgà tí máa wá sí ìgbésí ayé ènìyàn. Lónìí sọ fún Ọlọ́run wípé ìwòsàn pípé yóò jẹ́ tirẹ̀, wípé ìdáǹdè kíkún yóò jẹ́ tirẹ̀. Sọ fún Ọlọ́run, ó dájú pé bó bá gbàgbọ́, ó rí ògo Olúwa.

0: This CLM Radio, your spiritual welfare is our concern.
1: Ẹ jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run aláàánú, a tún wá síwájú yín nísinsìnyí láti gbọ́ ọ̀rọ̀ yín. A bẹ̀bẹ̀ wí pé ìka ọwọ́ yín fún ara yín yóò kọ àwọn ọ̀rọ̀ wọ̀nyí sí wa lé ọkàn ní orúkọ Jésù. À ń bẹ̀yìn wí pé ẹ̀mí tí máa múni sùn tàbí tí máa múni tògbé lásìkò tí a ń ka ọ̀rọ̀ Ọlọ́run tí ẹ ń fi ìran ọ̀run hàn ni. À ń bẹ̀bẹ̀ wí pé irú ẹ̀mí bẹ́ẹ̀ ẹ lé wọn jáde lórúkọ Jésù. Ẹ jẹ́ kí ọ̀rọ̀ yìí bí a ti ń gbọ́, bí a ti ń gbà, bí a ti ń dúró lé lórí, bí a ti ń fẹ́ láti ṣe é, kí ó mú ìyípadà ọ̀tún wá sí ìgbésí ayé olúkúlùkù wa lórúkọ Jésù. A dúpẹ́ pé ẹ ti gbọ́, ẹ là wá lójú láti rí ohun ìjìnlẹ̀ nínú ọ̀rọ̀ yín. Ẹ fà wá súnmọ́ ọ̀dọ̀ ara yín ní orúkọ Jésù Kristì Olúwa wa. Ẹ jẹ́ kí a ṣí Bíbélì wá sí Matthew orí kẹtàlá, ẹsẹ̀ 38. Oko lé ayé, irúgbìn rere lé àwọn ọmọ ìjọba, èpò sí lé àwọn ẹni búburú ni. Irúgbìn rere lé àwọn ọmọ ìjọba. Lónìí, a ń fẹ́ sọ̀rọ̀ nípa ọmọ ìjọba Ọlọ́run tàbí ìjọba ọ̀run ìkanná ni. Àwọn ẹlòmíràn bí a bá ń sọ nípa ọmọ ìjọba ọ̀run tàbí ọmọ Ọlọ́run kì í yé wọn. Wọ́n máa ń rò wípé bí a bá jẹ́ ẹni tí a ti sàmì fún láti kékeré, bí a bá jẹ́ ẹni tí a ti sọ ní orúkọ Kristiẹni, orúkọ àwọn onígbàgbọ́, tàbí ẹni tí a ti máa ń mú lọ sí ilé ẹ̀kọ́ ọjọ́ ìsinmi láti kékeré, tàbí ọmọ tí a ti ka Bíbélì fún láti kékeré, tàbí bí a bá wá láti àwọn tí a máa ń pè ní agbolé ìgbàgbọ́, tó jẹ́ wípé lóòrọ̀ kùtùkùtù bàbá alago àsìkò gbo àjọ pé a ka Bíbélì, a máa ń rò pé nítorí bẹ́ẹ̀ a jẹ́ ọmọ Ọlọ́run. Ṣùgbọ́n Bíbélì jẹ́ kó yé wa ẹni tí ń ṣe ọmọ Ọlọ́run tàbí ẹni tí kì í ṣe ọmọ Ọlọ́run. Àwọn ẹlòmíràn wọ́n máa ń rò wípé ọmọlúàbí àti ọmọ Ọlọ́run wípé ìkan náà ni. Bí a bá rí ẹni tó ń rìn jẹ́jẹ́, ẹni tó ń sọ̀rọ̀ jẹ́jẹ́, ẹni tó lawọ́, ẹni tó máa ń ṣàánú àwọn alágbe, ẹni tí ó dàbí ẹni pé kì í nìkan jẹun, a máa pe àwọn ẹlòmíràn láti pín nínú àwọn ohun tí ó ní. A máa ń rò wípé irú àwọn bẹ́ẹ̀ wọ́n jẹ́ ọmọ Ọlọ́run, tàbí a máa ń rò wípé àwọn tí wọ́n ń lọ sí ilé ìsìn ó ṣeéṣe kó jẹ́ ilé ìsìn àwọn tí wọ́n ń ka Bíbélì, tàbí àwọn tí wọ́n ju Bíbélì sílẹ̀ tí wọ́n ń gbé nǹkan mìíràn lọ́wọ́ nínú ẹ̀sìn wọn, tàbí ẹni tí ń gbàdúrà, ẹni tí ń gbà àwẹ̀, tàbí ẹni tó tilẹ̀ jẹ́ wípé ó jẹ́ òṣìṣẹ́ ní àwọn ẹlẹ́yàmẹ̀yà ìjọ. A máa ń rò wípé irú àwọn ènìyàn bẹ́ẹ̀ wípé wọ́n ti di ọmọ Ọlọ́run. Ṣùgbọ́n Bíbélì ni amọ̀nà atọ́ka láti jẹ́ kí a mọ̀ wípé ẹni báyìí ni a ń pè ní ọmọ Ọlọ́run, tàbí ẹni báyìí ni kì í ṣe ọmọ Ọlọ́run. Ṣùgbọ́n níbi tí mo ti kà fún ọ, ó sọ fún wa wípé àwọn kan wà tí a pè ní irúgbìn rere, àwọn kan wà tí a ti sọ di rere nípa orí ọ̀fẹ́, tí a ti sọ di rere nípa ìwẹ̀nùmọ́ ẹ̀jẹ̀ Jésù Kristì, àwọn kan wà tí a ti yí wọn padà, tí wọ́n ti di rere, tí a ti mú nǹkan tí ó jẹ́ wípé ẹ̀dá àbínibí tí ó ń jẹ́ kí a hu ìwà tí kò dára, tí a ti mú u kúrò. Àwọn wọ̀nyí lè a pè ní ọmọ ọ̀run, ọmọ ìjọba ọ̀run. Kí ẹ̀kọ́ yìí kí ó lè yé wa dáradára, mo pín in sí ọ̀nà mẹ́ta. Ọ̀nà kínní, ọmọ Ọlọ́run. Àwọn wo ni Bíbélì pè ní ọmọ Ọlọ́run? Ìkejì, ọmọ nínú agbolé ìgbàgbọ́. Ó yẹ kí a mọ̀ wípé Bíbélì fi yé wa wípé àwọn kan wà tí wọ́n jẹ ọmọ nínú agbolé ìgbàgbọ́. Ìkẹta, ìfarajìn. ati ifara eni rubo awon omo Olorun eni ti o ba je omo Olorun ni toto ki soro mo a ma nri ni igbese aye won a ma nri igboran won a ma nri ifara eni rubo won a ma nri ijolo to won ati ifarajin ti won ni ninu ijoba Olorun wo lati akori kini awon wo ni omo Olorun wo orin Dafidi orin Dafidi ori keta le ni ogorun ese ikejila ati ese iketala bi ila orun ti jina si iwo orun be li o mu ire koja wa jina kuro lodo wa bi baba ti se iyonu si awon omo be li oluwa n se iyonu si awon ti o beru re ese meji ti mo ka fun o yi o dabi awon ese ti o kuru popo sugbon won je awon ese ti o kun fun ijile itumo be ba n so nipa ore ofe olorun anu olorun idariji olorun be ba n so nipa ore ofe tin so wa di omo olorun la koko o so fun wa wi pe ke a to le di omo olorun olorun ni se nkan kan nipa ese ati ire koja ti o wa ni igbese aye wa mo mo we pe bi o ba je eni tin ka bibeli o mo we pe ohun ti o ya wa ya olorun ni ese ti o wa ni igbese aye wa nitori olorun wa ni oke a wa ni isale ohun to wa laarin eni to wa loke ati eni to wa ni isale ohun ni ese ti o je idena tabi idabo laarin wa tabi ke a so wi pe enikan wa lori oke ikan wa ninu ogbun ohun ti o ya wa nipa ohun ni ese ti o wa ni igbese aye wa ki a lo gege bi apere ni ede miran ohun wa ninu imole awa wa ninu okunkun nitori be idabo wa laarin olorun ati eniyan gba ti a ba mu idabo yi kuro ti a ba mu awon ese won yi kuro igba na gan ni a mo wi pe a di omo olorun o wa so fun wa wo lekan si ni ese ikejila bi ila orun ti jina si iwo orun be ni o mu ire koja wa jina kuro lodo wa bi o ba foju inu wo ohun ti a pe ni ila orun o je ibi ti orun ti yo laaro bi o ba foju wo o ba foju inu wo iwo orun o je ni asale nigba ti orun ba wo bi o ba wo lati ila orun si iwo orun o ri wipe won jina sira won popo popo e je wipe bi a ba mu nkankan si iwo orun eni to wa ni ila orun ko le ri iru nkan be eni onisamu pe wa wipe nje o je mo wipe o se se ki olorun sanu fun wa ki olorun ki o we ire koja wa nu ki olorun ki o mu aise dede wa ire koja wa awon ese wa ki o mu jina si wa gege bi ila orun ti jina si iwo orun bi o ba je be o je wi pe awon ese won yi won ko si ni odo wa mo awon elomiran ojojumo ni won fi n jewo ese e je wi pe ese yi wa ninu won ese yi wa ninu ago won ese yi wa ni igbese aye won sugbon a n so fun wa wi pe bi a ba ti ni idariji olorun ti mu awon ese won yi kuro o ti mu ojina rere o dabi iwo orun bi o se jina si ila orun be ni a mu awon ire koja won e jina kuro lodo wa eyi ni o fi ri wi pe ninu ijo wa nihin a ki e fi ojojo isimi ojo aiko bayi ki a fi ma jewo ese a ki e fi gbogbo ipade oju ile ki a fi ma jewo ese a ki e fi gbogbo akoko adura ki a fi ma jewo ese ki lo de nitori wi pe a ti mu awon ese won yi a ti mu ojina si wa o wa so fun ni ese iketala o ni bi baba ti se iyonu si awon omo be li oluwa n se iyonu si awon ti o beru re gba ti o ba gbo oro olorun a mu iberu wo inu okan re iberu olorun iberu idajo olorun bi olorun ba ti n so fun o wi pe ese o ma mu ijiya wa wi pe ese ma mu idajo wa bi o ba je eni ti o fe sumo olorun o ri wipe bi olorun ti n so fun o ti o nfi awon ese re han o be ni iberu wonu okan re iberu lo ma mu o lo gbadura iberu lo ma so mu o ke pe olorun wi pe olorun dariji mi olorun sanu fun mi olorun mu ese mi kuro olorun ma je ke awon ese won ki o je iparun mi oni bi o ba ti je ni to beru be eni to nwa riri ni waju olorun nitori awon ese re oni yo mu ese won yi kuro yo dariji o e dariji ni o so wa di omo olorun nitori be je ki o ye wi pe ki se gbogbo eni tin pe mi le oluwa oluwa ni o wo ijoba orun ki se gbogbo eni tin ki gbe pe oluwa oluwa ni a pe ni omo olorun kiki awon ti ati dari ese won ji kiki awon ti ati mu ire koja awon kuro kiki awon ti o je wi pe ese otun ma joba ni igbese aye won mo awon ni a pe ni omo olorun bawo ni a se le segun ese bawo ni a se le bori ese iwe mimo je ki o ye wa galatia ori keta galatia ori keta lati ese ikejilelogun sugbon iwe mimo ti se gbogbo nkan ti se gbogbo nkan mo sabe ese ki a le fi ileri nipa igbagbo ninu Jesu Kristi fun awon ti o gbagbo ohun ti a so fun anihin o je ohun ti a ti so fun ninu Rome ori keta bakan na we pe gbogbo eniyan le o sa ti se ti won si ti kuna ogo olorun eni a fi so pe iwe mimo ti se gbogbo nkan mo sabe ese we pe iba se funfun iba se dudu iba se kuruntu iba se omowe iba se awon ti won wa ni oko ni abule tabi awon ti won wa ni ilu oni gbogbo eniyan patapata le ati fi si abe ese ti ese njoba ninu won ti ese njoba lori won oni sugbon a fi ileri pamo fun wa ninu igbagbo ninu Jesu Kristi we pe be a ba kepe Oluwa we pe a o gba wa la a o dariji wa a o mu iyipada otun wa si igbesi aye wa wese ikerindinlogbon nitori pe omo Olorun ni gbogbo yin nipa bawo nipa igbagbo ninu Kristi Jesu oni bi a se ndi omo Olorun ni we pe gbati a ko ese sile gbati a ko isu sile gbati a ko okunkun ati ise okunkun sile gbati a ko awon ire koja wa gbati a ko won sile gbati a so fun Olorun we pe ki o sanu fun wa we pe ki o wo ese wa nu ti a si fi oju igbagbo wo oke Calvary bi a ko tile ri ni oju iyara sugbon ti a mo wi pe a mo wi pe Jesu Kristi ku fun wa gbati a ti ri Jesu Kristi pelu igbagbo ti a ri pe o da o ta eje re sile fun wa oni nipa be nipa igbagbo ninu Jesu Kristi a di omo Olorun ninu Johanu ori kini Johanu ori kini lati ese ikewa oun si wa le aye nipase re li asif ti da aye aye ko si mo o to awon ti re wa awon ara ti re ko si gba sugbon iye awon ti o gba awon le o fi agbara fun lati di omo Olorun ani awon na ti o gba oroko re gbo e je ki o ye wa wi pe gbati Jesu Kristi wa ki se fun awon Jew nikan soso ni Jesu wa fun won ni o wa le aye nipase re le a si ti da aye aye ko si mo o se se ki o ti ba awon elomiran pade awon ojiyan awon ti won ma ntako oro Olorun awon ti o je wi pe ninu iwa ailoye aikeko oro Olorun won ma so wi pe Jesu ko wa fun awon eniyan dudu wi pe esin iborisha esin ibile esin abalaye wi pe eyi ni ni ti awa eniyan dudu wi pe awa ti a tun lo gba esin kristiani ti an ka bibeli wi pe ajeji esin ni fun eniyan dudu wi pe patapata ni gbogbo aye gbogbo eniyan dudu ni o ye ko ma borisha sugbon oye ti o ye won ni wi pe nipa Jesu le ati da gbogbo aye ati Nigeria ati Africa ati alawo dudu ati alawo funfun wi pe nipa re de ati da ko si ohun kan ti a da leyin Jesu Christi itore ba je ki o yi o ki o fi awon ojiyan awon eleke ki o fi won sile o wa so wi pe o to awon ti re wa awon ti re ko si gba o wa so fun ani ese kejila wi pe sugbon iye awon ti o gba ibi kibi ti a ti le ri won iye awon ti o gba iba ase ni ile alawo dudu ni tabi awon alawo funfun iba se awon Jew iba se awon keferi ibi kibi ti ibaje iye awon ti o gba awon le o fi agbara fun lati di omo Olorun ko sese fun o lati di omo Olorun lai gba Jesu Christi gbo awon elomiran ma nso wi pe kasa ti jolo oto ninu esin kesin ta ba wa iba se esin igbagbo iba se esin miran ohun ti Olorun be lowo won ni pe ka won sa ti je olufokansin olooto wi pe awon mo wi pe ni ojo ikehin ati won tele Jesu ni o ati won tele elomiran ni o wi pe gbogbo wa patapata la o lo si ijoba run ki se be o o ni awon ti o gba awon nikan le afi agbara fun lati di omo Olorun ani o tun tenumo awon ti o gba awon na ti o gba oruko re gbo nigba ti a ba ti jewo ise wa ti a ti ko sile eyi ni o mu wa di omo Olorun eni o mu wa di ajumo jogun pelu Jesu Christi wo ninu Romu ori kejo Romu ori kejo lati ese ikerinla nitori iye awon ti a nse amona fun lati odo emi Olorun wa awon ni se omo Olorun o sese ki o ti gbo eri awon elomiran nigba ti won wa ninu esin miran o sese ki won joko sori awo ki won si ma so fun Olorun wi pe Olorun fona han mi adura awon lojojumo ni pe Olorun fona han mi pe bi ibi ti mo wa ti ki ba se ona ona ti mo rin ti ki ba se ona Olorun sa fona han mi o sese ki awon wonyi ma mo ijile iru adura be sugbon ori wi pe lesese Olorun a ma mu oloka bibeli lesese emi Olorun a ma lu won ni kumo ese ti won da ni igbese aye won won a sa ma so pe Olorun fona han mi ti ti o fi to won si ona ihirere awon won ti a se amona fun lati odo emi Olorun ti a mu won wa sinu irere ti oye wa ye won nisinsin wi pe ko si igbala ninu elomiran a fi ninu Jesu Christi nikan soso awon won yi ni o di omo Olorun nipa igbagbo nipa ewenumo ese won ati nipa pe ati dariji won wese ke dogun nitori eyin ko tun gba emi eru lati ma beru mo sugbon eyin ti gba emi sodomo eyin ti gba emi sodomo nipa yi ti a wa fi nke pe aba baba bi ki ba se wi pe emi sodomo yi wi pe Olorun fi ta wa lore a ki ba pade lopopo ona a ki ba pade ninu ahere a ki ba pade nibi ti won tin jo ti won tin korin ti won lago a ki ba pade nibi esin Olorun fun ara re nigba ti o ba ri ogbe okan wa Olorun fun ara re nigba ti o ba ri wi pe a n wa ojubo Olorun a n fe ri Olorun a n fe sin Olorun oun lo ma fun ani emi isodomo bi o ba je eni ti Olorun ti fi oye ese ye eni ti Olorun ti je ki o kunle ki o gbadura ki o je wese ki o ko sile ti o si ri wi pe alaafia Olorun ti de ti o ri wi pe isegun lori ese o ti de si igbesi aye re o ri wi pe Olorun

ó fún ọ ní ẹ̀mí ìsọdọ́mọ́. Jẹ́ kí ó yẹ ọ wípé a ti rí àwọn tí ó lọ sí ilé ìkẹ́kọ̀ọ́ bíbélì tí wọ́n lè ka bíbélì láti ìbẹ̀rẹ̀ dé òpin, ṣùgbọ́n tí ọkàn wọn ò tẹ́, ọkàn wọn ò lọ sílẹ̀, ọkàn wọn ò gbà fún Ọlọ́run láti lè dárí ẹ̀ṣẹ̀ wọn jì wọ́n. Bí wọ́n ti ń jáde, ó ṣeéṣe a lè pè wọ́n ní orúkọ kórúkọ, a lè pè wọ́n ní bíṣọ́ọ̀bù, a lè pè wọ́n ní àlùfáà, ṣùgbọ́n ẹ̀mí ìsọdọmọ kò jẹ́ tiwọn. Àwa ni Ọlọ́run ṣe lórí rere wípé nígbà tí a mọ ẹ̀ṣẹ̀ gẹ́gẹ́ bí ẹ̀ṣẹ̀, a sì kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, a ké pe Olúwa.

ògì àgbélébù ti Jésù Kristì, àgbàgbọ́ nígbà yìí gan ni Ọlọ́run fún wa ní ẹ̀mí ìsọdọmọ, wo ẹsẹ̀ 16, ẹ̀mí tìkára rẹ̀ ni ó ń bá ẹ̀mí wa jẹ́rìí pé ọmọ Ọlọ́run lè àwa ṣe. Ẹ̀mí tìkára rẹ̀ ni ó ń bá ẹ̀mí wa jẹ́rìí wípé ọmọ Ọlọ́run lè àwa ṣe. Àwọn ẹlòmíràn wà akóníṣìnà, dà ń pè wọ́n, tó jẹ́ wípé bí ẹnìkan bá ti ń dénú ìjọ, wọ́n máa gbà lọ́wọ́ wọn sọ pé, bàtó ti wọnú ìjọ, ó ti di ọmọ Ọlọ́run, kì í ṣe pàlùfáà.

gbogbo ẹ̀yìn yóò sì wí pé mo kí olúkúlùkù káàbọ̀ ní orúkọ Jésù. Ó gba orí ọ̀fẹ́ Ọlọ́run láti tẹ́tí sí olùṣọ́ àgùntàn kan náà ọdún fún ọdún mẹ́wàá ogún ọdún ká sì tún máa rú ní ọ̀yàyà síbẹ̀ láti wá ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ohun gbogbo yóò kàn rí bákan náà ni olùṣọ́ àgùntàn ló tó ń bọ̀ kankan náà ni ó sọ ọpẹ́ ni fún Ọlọ́run fún orí ọ̀fẹ́ Ọlọ́run ayé rẹ fún ìrú sókè tó ní pé ní gbogbo ìgbà lò mọ̀ pé ẹ̀mí Ọlọ́run wà níhìn-ín yóò sì lo adarí olùṣọ́ àgùntàn bàbá inú Olúwa ohun tuntun kan yóò wà sínú ayé rẹ ní gbogbo ìgbà tí o bá wá. Àmì olúyà àjọ tó dára mò ń rọ àwọn tí a kàn mú gẹ́gẹ́ bí àṣà tí wọ́n á wá nígbà tí ó bá wù wọ́n orí ọ̀fẹ́ tọ́lọ́run fi fún wa a fi fún àwọn náà wọn àwọn náà wọn ò ní ìrú sókè ọ̀yàyà tí ẹ̀yìn náà ní wọn ó sì máa wà ní ìní gbogbo ìgbà tó bẹ́ẹ̀ gẹ̀rọ ó lè múnádóko inú ayé àti wọ́n ń da ní orúkọ Jésù ṣé wàá ṣe Ọlọ́run gbẹ́kẹ̀lé ọ̀ wàá ṣe ní orúkọ Jésù bàbá a dúpẹ́ lẹ́yìn fún wákàtí yìí a dúpẹ́ fún àkókò yìí à ń bèèrè pé ẹ̀mí ẹ̀yìn Ọlọ́run yóò gún wà sáàrin wa lọ́pọ̀lọpọ̀ ẹ sì fọ ọkàn ayé ẹnìkọ̀ọ̀kan ẹ yí ayé wa padà sí ìhà tó dára ẹ ó sì darí wa kí a lè darí àwọn ẹlòmíràn ní ọ̀nà tí ó tọ́ ní orúkọ Jésù ẹ fọ́nkàn pàtó sínú ayé ẹnìkọ̀ọ̀kan wa a dúpẹ́ torí pé ẹ ti dáhùn àdúrà wa ní orúkọ Jésù ni a gbàdúrà kí olú akóbùkún fún ẹ lè jókòó àwọn olúkọ orí kọkànlá mo sì fẹ́ kà ní ẹsẹ̀ ìkíní lúkọ orí kọkànlá ní ẹsẹ̀ ìkíní ó sì ṣe bí ó ti ń gbàdúrà ní ibìkan ọmọ Ọlọ́run olùgbàlà olúwawa ẹni ayérayé ni ó ń gbàdúrà ẹni tó yẹ pé Ọlọ́run àti ènìyàn ni ènìyàn tó tún jẹ́ Ọlọ́run ó ń gbàdúrà ẹni tó ti ọ̀run wá ó ẹni tó lọ́wọ́ sí nínú ṣíṣe ẹ̀dá ayé ìwọ gbọ́dọ̀ gbàdúrà èmi náà gbọ́dọ̀ gbàdúrà ó sì ṣe bí ó ti ń gbàdúrà ní ibìkan bí ó ti dákẹ́ ọ̀kan nínú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wí fún pé olúwa kọ́ wa bí a ti gbàdúrà bí Jòhánù ti kọ́ àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ àwọn adarí wọ́n gbọ́dọ̀ kọ́ kìí ṣe ẹ̀kọ́ nìkan wọ́n gbọ́dọ̀ kọ́ ni bí a ti ń gbàdúrà Jòhánù ó kọ́ àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ bí a ti ń gbàdúrà adarí ni ìwọ náà o gbọ́dọ̀ kọ́ àwọn ọmọ ẹ̀yìn tó wà ní abẹ́ ìtọ́jú rẹ bí a ti ń gbàdúrà kí ló dé tí wọ́n fi sọ fún pé kọ́ wa bí a ti ń gbàdúrà ohun tó fà ni pé wọ́n rí pé àdúrà ó ti jẹ́ báraku kérésì ó ní ìtara láti gbàdúrà àdúrà sì ni orísun agbára rẹ̀ wọ́n sì rọ̀ pé Ọlọ́run máa ń dáhùn àdúrà rẹ̀ nítorí ìdí èyí wọ́n fẹ́ kó kọ́ wọn wọn àbá ti lọ bá Jòhánù wọn mọ àwọn ọmọ ẹ̀yìn Jòhánù wọn àbá ti bẹ́ẹ̀ lọ́wọ́ àwọn ọmọ ẹ̀yìn Jòhánù pé kí ni ohun tí Jòhánù adarí ọ̀gá yín kọ́ yín ṣùgbọ́n wọn ò ṣe bẹ́ẹ̀ wọ́n fẹ́ kí olúwa tí wọn ọ̀gá wọn adarí wọn bá lógun wọn wọ́n fẹ́ kí ó kọ́ àwọn bí
báwo ni eléyìí ṣe tako ìwà sí àwọn èèyàn kan láàrin wa níhìn dípò kí wọn mọ gbàdúrà gẹgẹ bí olúwa ti ń kọ wa níhìn wọn á lọ sí orí òkè sí àforífojì wọn á yá ìwé eléyìí wọn á yàwé tọhún báwo ni ó ṣe ṣe báwo ni yóò ṣe ṣẹlẹ̀ báwo ni a ṣe gbàdúrà àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ kò ṣe bẹ́ẹ̀ wọ́n wí pé kọ́ wa bí a ti gbàdúrà gẹ́gẹ́ bí Jọ̀hán ti kọ́ àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ẹsẹ̀ ìkẹjọ ní ẹsẹ̀ ìkẹjọ mo wí fún yín bí òun kò tilẹ̀ fẹ́ dìde kí ó sì fi fún un nítorí tí í ṣe ọ̀rẹ́ rẹ̀ ṣùgbọ́n nítorí àwí ìyanu rẹ̀ nítorí àwí ìyanu rẹ̀ yóò dìde yóò sì fún pọ̀ tó bí o ti ń fẹ́ báyìí olúwa ó mú ìfisójúṣe rẹ̀ wá ó wá ń sọ fún wa ní ẹsẹ̀ kẹsàn-án wípé ìní wí fún yín ẹ béèrè a sì rí fún yín ẹ wá kiri ẹ̀yìn ó sì rí ẹ kànkùn a ó sì ṣe sílẹ̀ fún yín ní ẹsẹ̀ kẹwàá nítorí ẹnikẹ́ni tí ó bá béèrè ó rí gbà ẹni tí ó bá sì ń wá kiri rí ẹni tí ó bá sì ń kànkùn ni a ó ṣe sílẹ̀ fún ní ẹsẹ̀ kẹtàlá ǹjẹ́ bí ẹ̀yin tí í ṣe èèyàn búburú ó ń sọ nípa ìdíbàjẹ́ ẹ̀dá ènìyàn bí a ti wá sínú ayé ju èèyàn lọ sí àtijọ́ tí wọ́n sì ti kùnà ogun ọlọ́run gbogbo ènìyàn láìsí orí ọ̀fẹ́ ọlọ́run kò ṣeé ṣe láti dènà kó inú ẹ̀ṣẹ̀ bí ẹ̀yin tí í ṣe èèyàn búburú bá mọ̀ bí a ti fi ẹ̀bùn rere fún àwọn ọmọ yín mélòó ni bàbá yín ti ń bẹ ní ọ̀run yóò fi ẹ̀mí mímọ́ rẹ̀ fún àwọn tí ó ń béèrè lọ́dọ̀ rẹ̀ bàbá rẹ̀ tó ń bẹ ní ọ̀run ìwọ ti di àtúnbí njó mọ̀ àwọn kan wà wọ́n láwọn ọmọ ẹ̀yìn ò tí ìdàtúnbí títí dìgbà tí kristi fi lọ sí orí gàbí lébu jésù ń báwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sọ̀rọ̀ bàbá yín tó ń bẹ ní ọ̀run yóò fi ẹ̀yìn mọ́ rẹ̀ fún àwọn tí ó ń béèrè lọ́dọ̀ rẹ̀ àwa gẹ́gẹ́ bí adarí a sì nílò ẹ̀mí ọlọ́run ẹ̀mí mímọ́ ọlọ́run gẹ́gẹ́ bí a ti ń béèrè lọ́wọ́ rẹ̀ gẹ́gẹ́ bí ọmọ ọlọ́run bá ti ń béèrè lọ́wọ́ rẹ̀ ó ń fi ẹ̀mí mọ́ rẹ̀ fún wa wo éfésù orí ìkẹrin ní ẹsẹ̀ kọkànlá four eleven ó sì fi àwọn kan fún un bí àpọ́sẹ́lì àti àwọn mìíràn bíi wòlíì àti àwọn mìíràn bíi ẹ̀fàjẹ́lìsì àti àwọn mìíràn bíi olùṣọ́àgùtàn àti olùkọ́ni eléyìí ni àwọn àpèlé fún àwọn adarí náà ju àkọ́kọ́ eléyìí sì ni àwọn àpèlé fún àwọn adarí tó wà ní ìsinsìnyí ní ìjọ ìgbà kẹyìn àpọ́sẹ́lì olùṣọ́àgùtàn wòlíì ẹ̀fàjẹ́lìsì olùkọ́ni a fẹ́ ní àfojúsùn sí àwọn mẹ́ta yìí nípa ẹ̀fàjẹ́lìsì olùṣọ́àgùtàn àti olùkọ́ni àwọn adarí ẹ̀fàjẹ́lìsì adarí olùṣọ́àgùtàn adarí olùkọ́ni báwo la ṣe nílò ẹ̀mí mọ́ tó nu ayé wa báwo la ṣe nílò ẹ̀mí ọlọ́run tó nu ayé wa láti bẹ̀rẹ̀ ní ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ àti di àtúnbí nípa ìmúnidánilójú ẹ̀mí mímọ́ ẹni tí kò bá ní ẹ̀mí kristi kìí ṣe ti rẹ̀ rárá nígbà tí a di àtúnbí ní ìgbà tí a wọnú ìjọba ọlọ́run ní ìgbà kọ̀kọ́ láì jẹ́ pé a fi omi ọ̀rọ̀ àti ẹ̀mí mímọ́ bí ènìyàn òun kò lè wọ ìjọba ọlọ́run ó tún wá sọ fún wa àwọn kẹfìrí a sọ wọ́n di mímọ́ nípasẹ̀ ẹ̀mí ọlọ́run ó lọ́wọ́ sí ìgbàlá wa ó lọ́wọ́ sí ìsọdímọ̀ wa ẹ̀mí mímọ́ yìí òun ni ẹni tí ó jẹ́ ká jẹ́ mímọ́ ó sì fẹ́ ká jẹ́ mímọ́ inú ẹ̀mí wa ká ní ìrẹ̀lẹ̀ inú ẹ̀mí wa ká jẹ́ aláìṣe àgàbàgebè inú ọ̀rọ̀ ká jẹ́ ẹni tó yè kooro ẹ̀mí mímọ́ ọlọ́run ẹ̀mí tó ń gbanilà ẹ̀mí mímọ́ ẹ̀mí tó ń sọ ni di mímọ́
emi mimo ohun na ni o kun wa nigba ta baba kun fun emi mo o n gbe agbara wo emi to n gbe agbara wo ni emi to n to ni emi to n dari wa emi to n sakusu wa o ni emi ifanuroyan to si yan a wa si enuse o ni en to yan wa to gbe agbara wa to n si wa loju agba wala ani isodi mo asi kun fun agbara emi mo nitori pe ohun ni o lowo si ise isodotun wa bayi awa si je adari evangelist aje adari oliso agutan si adari olukoni awon koko meta nu wa so yi koko akoko ipa ati agbara mi mo inu adari aji rere koko keji ise ranse ati imuye ti emi ninu adari oluko koko keta ite fun ifarahan ti emi ninu aye adari oliso agutan koko wasu wa ni awi iyan ninu adura fun emi mimo lati odo awon adari kristeni aji rere adari oluso agutan adari oluko adari emi olorun o fe ka je iru on te ka je gege bi oluko gege bi evangelist ati oluso agutan to ye ki a je wo eleyi inu efeso ori kere ese kokanla o si fi awon kan fun ni bi apostle awon miran bi wili awon miran bi evangelist awon miran bi oluso agutan ati oluko ni ese kejila o wi pe fun ase pe awon eyan mi mo fun ise iranse fun mu dagba ara kristi adari ijo o gbodo gbe awon omo eyi dede ko ko won ko so won dotun awon omo ijo ki won di osise fun ise iranse fun ase pe awon eyan mi mo ise ranse wa ise wa ohun lati se ohun ti ko ba pe ka sori pe ninu aye omo ijo wa ki ara kristi ki o le lagbara ko le je ti emi ko le du sinsin gege bi ti e ko je wese ketala ni ese ketala wi pe titi gbogbo wa yo fi de isokan igbagbe ati imomo olorun titi a o fi de okunrin pipe eleni ilepa wa ibi ta nlo ni yi in ta n gbadura fun ni yi ohun ta reti ni pe oluwa yo se nu aye wa titi a fi di okunrin pipe titi a fi de won gigun ekun kristi awon koko akoko ta pe ni pe atagbara emi ninu adari ajire akori wasu awi iyanu ninu adura fun emi mo lati odo awon adari kristeni timothy keji ori kerin ni ese ikarun timothy keji ori kerin ese ikarun sugbon ma se pele ninu ohun gbogbo ma farada iponju se ise evangelist se ise ranse re lati pe ori meji nbe farada iponju se ise evangelist ise jere okan ise en to n jade lo sodo region to re koja bi o le je pe aibara de wa ohun ti o bara mu wa iponju wa wahala wa tesiwaju lati ma se ise evangelist se ise ranse re la si pe bayi o tun wa fun wa ni o fun wa ni awokose ti en te evangelist je ko je ise 21 ni ese ikejo ni ojo keji awa lo kuro asi wa sikesaria nigba ti awa si wole philippi evangelist philippi evangelist ele ni se adari asese adari nibe gege bi evangelist o si mo itan na nigba ti won lo samaria ti won wa soro lo samaria won wa si ijobo olorun won wa so kristi fun won
ọ̀pọ̀lọpọ̀ ló sì dẹni ìgbàlà wọn ronú kú àdà wọn gba olúwa gbọ́ abatisí wọn nú omi wọn sì lé àwọn ẹ̀mí èṣù jáde ayọ̀ púpọ̀ sí wà ní ìlú náà Philippe Evangelisi ẹni tó jí ọ̀kan nínú àwọn méje ìní ó lọ pẹ̀lú wa jẹ́ ká wo ohun mẹ́ta nípasẹ̀ ẹ̀mí ọlọ́run nínú ayé Evangelisi gẹ́gẹ́ bí adarí wo ìsọ̀rí àkọ́kọ́ lábẹ́ kókó kìíní ìwọlé agbára ẹ̀mí nínú ayé Evangelisi Evangelisi gbọ́dọ̀ ní agbára ẹ̀mí tó ń wọlé sínú ọkàn àwọn ènìyàn ìsọ̀rí kejì lábẹ́ kókó kìíní ìrọ̀ ní agbára ẹ̀mí nínú ayé Evangelisi ó gbọ́dọ̀ fi dáhùn lójú kó rọ̀ wọ́n àwọn ènìyàn tó jẹ́ pé wọ́n jẹ́ abọ̀rìṣà ni o tàbí wọ́n jẹ́ kèfèrí tàbí wọ́n jẹ́ abọ̀rìṣà tàbí wọ́n jẹ́ ẹlẹ̀sìn lásán wọ́n tàbí wọ́n wà ní ẹ̀sìn mìíràn ó gbọ́dọ̀ lè rọ̀ wọ́n pé kristi yìí ó ní olùgbàlà aráyé olùgbàlà kan ṣoṣo ẹ̀mí ìrọ̀ ni agbára ẹ̀mí nínú ayé Evangelisi ìsọ̀rí kẹta agbára ẹ̀mí tí ń borí nínú ayé Evangelisi yìí pé àwọn ẹ̀mí tó ń borí wà borí ó gbọ́dọ̀ àìsàn ó gbọ́dọ̀ borí ẹ̀ ẹ̀mí òkùnkùn ó gbọ́dọ̀ ní agbára láti borí ẹ̀ àti gbogbo àwọn ṣẹkẹ́ṣẹkẹ̀ àti èdè gbogbo àwọn àjàgà tí àwọn èèyàn ní Evangelisi ó gbọ́dọ̀ ní agbára ẹ̀mí tí ń borí lórí gbogbo àwọn nǹkan wọ̀nyí gẹ́gẹ́ bí Evangelisi wo ìsọ̀rí àkọ́kọ́ lábẹ́ kókó kìíní à ń wo ìwọlé agbára ẹ̀mí nínú ayé Evangelisi Mika orí kẹta ní ẹsẹ̀ ìkẹjọ ó pé ní tòótọ́ èmi kún fún agbára ṣùgbọ́n ní tòótọ́ mi kún fún agbára nípa ẹ̀mí olúwa ó ń dẹ̀ṣẹ̀ wọn lẹ́jọ́ ó ń dá gbogbo ìwà bí wọn lẹ́jọ́ mo kún fún agbára àti ipá nípa ẹ̀mí olúwa àti fún ìdájọ́ àti fún ipá láti sọ èrè kọjá jacob fún àti láti sọ ẹ̀ṣẹ̀ ìṣẹ́lì fún ohun tí Evangelisi tó gbọ́dọ̀ ṣe nìyí nínú eré jùánú orí kẹrìndínlógún jùánú orí kẹrìndínlógún ẹsẹ̀ ìkeje john 16:7 ṣùgbọ́n òtítọ́ ni èmi ń sọ fún yín àǹfààní yóò sì jẹ́ fún yín bí èmi bá lọ nítorí bí èmi kò bá lọ olùtùnúkì yóò tọ̀ yín wá ṣùgbọ́n bí mo bá lọ èmi yóò ràn sí yín èmi mọ́ òun ẹnì kẹta mẹ́ta lọ́kan èmi yóò ràn sí yín wẹsẹ̀ kẹjọ john 16:8 nígbà tí òun bá sì dé nígbà tí ẹ̀mí bá dé yóò fi òye yí aráyé ní ti ẹ̀ṣẹ̀ eléyìí ni iṣẹ́ ìránṣẹ́ Evangelisi ó gbọ́dọ̀ bá aráyé wí ní ti ẹ̀ṣẹ̀ ó gbọ́dọ̀ sọ fún wọn kó sì fi hàn wọ́n ibi tí wọ́n ti ṣìnà kí wọ́n ó lè rántí kí wọ́n ó lè mú ọ̀nà wọn tọ́ kí wọ́n ó lè ronú pàdà kí wọ́n ó sì padà sọ́dọ̀ olúwa ó wí pé àti ní ti òdodo àti ní ti ìdájọ́ ní ẹsẹ̀ kẹsàn-án ní ti ẹ̀ṣẹ̀ nítorí wọn kò gbà mí gbọ́ gbogbo àwọn tí ò tí ì gba olúwa gbọ́ yìí wọ́n ń gbé nínú ẹ̀ṣẹ̀ Evangelisi ó sì ní agbára ẹ̀mí tó ń wọlé sínú ayé wọn láti mọ wọn sí ìdẹ̀nú ìdálẹ́bi láti mọ ronú pàdà ní ẹsẹ̀ kẹwàá ní ti òdodo nítorí tí èmi ń lọ sọ́dọ̀ bàbá mi ẹ̀yin kò sì rí mi mọ́ ní ẹsẹ̀ kọkànlá ní ti ìdájọ́ nítorí tí a ti ṣe ìdájọ́ aládé ayé yìí ohun tí Evangelisi ṣe nìyí ó mú ìdálẹ́bi ẹ̀ṣẹ̀ bá wọn bó lè jẹ́ pé ọmọ aládé ayé àti dá lẹ́jọ́ ná ìṣe àwọn àpọ́sẹ́lẹ̀ orí kejì ní ẹsẹ̀ 36 a ti sọ fún wa níbẹ̀ ǹjẹ́ ní ìní pétérù dúró níwájú ọ̀pọ̀lọpọ̀ níwájú ẹgbẹẹgbẹ̀rún àwọn èèyàn ó dúró gẹ́gẹ́ bí Evangelisi gẹ́gẹ́ bí oníwàásù tí ó mú ìdálẹ́bi ẹ̀ṣẹ̀ bá wọn tí ó dá wọn lẹ́bi gbogbo tí wọ́n ṣe tó lòdì yóò sì pè wọ́n sọ́dọ̀ olùgbàlà àti kí wọ́n wá sọ́dọ̀ olùgbàlà wọn á dà tún dé iṣẹ́ ìránṣẹ́ Evangelisi nìyí ìṣe 2:36 ǹjẹ́ kí ogbe ilé-iṣẹ́lẹ̀ kí ó mọ̀ dájúdájú pé kó dá wọn lójú ṣákáṣáká pé ọlọ́run ti fi jésù náà tẹ́yìn kàn má gbélébù jẹ olúwa àti kristi wo ẹsẹ 37 ẹsẹ kẹtàdínlógójì nígbà tí wọ́n sì gbọ́ nígbà tí wọ́n gbé eléyìí ọkàn wọn gbọgbẹ́
won so fun Peteru ati fun awon apostle yoku pe ara kini ki awa ki o se evangelism nipa agbara emi to wole o gbodo mu awon elese wa si gongo pe yo mu idale bi ba won bayi won fe de ni igbala igba won o mona ti won o gba se won be lowo evangelism pe kini ki awa ki o se oro na ti wole sinu kan o ti mu idale bi ese ba won wi pe elese ni won wa si ni lo igbala won fe mo kini ki awa ki o se evangelism si odo mura tan lati so fun won eyi ni ona na ona ona yi ona igbala wo ese keje din ni ogoji 38 Peteru si wi fun won pe erenu pe wada ki a se baptise olukuluku yin ni oruko Jesu Kristi fun idariji ese yin eyin fun iwenumo fun idariji ese yin eyin o si gba ebun emi mimo ele ni ise iranse evangelism o kede oro na nipa agbara nipa iwoye emi mimo ki awon eniyan ti won gbo oro na ki oye ko le yo pe elese la won pe won ni le igbala o le igbala ti ku fun won ki won le de ni igbala won o si gba ona te ki won o gba eyi ni pe ki won ronu ku ada ki won yi pada ko nu ese ki won yi pada si olugbala ti si oluwa won ki won o si ni igbagbo to ngba yin la ki won ni igbagbo ninu Jesu Kristi gege bi olugbala kan soso won a si de ni igbala eleni se evangelism wo isori keji labe koko kini eleni iro ni agbara emi ninu aye evangelism iro ni agbara emi ninu aye evangelism to ba jade lo gege bi evangelism si odo awon to ni edi miran si asa miran si ile edi miran fun ti won so edi miran awon eyan ti won nilo Kristi gege bi olugbala won oye gbodo yi o iru eni ti won je ohun ti won mo ohun ti won o mo o si gbodo wa lati mu oro Olorun to won lo lati ro won pe won je elese lati ro won pe Kristi nikan soso o ni olugbala lati ro won pe eleyin ni ojo igbala ki won se to Oluwa wa isori ketala inu isori ketala a fe ka ise keji nibe bi won si tin sise iranse bi won si tin josin fun Oluwa ti won si n gbawe emo wipe eya Barnaba Saulu soto fun mi fun ise ti mo ti pe won si fun ise ti mo ti pe won si wese keta o le ni ogoji 43 kini ise na ni nigba ti won si jade ni sinagogu opo ninu awon ju ati ninu awon olufokansin alawo se tele Paul ati Barnaba awon eni ti o ba won soro ti won si ro won evangelist o gbodo ro won awon kifiri won yi awon alawo se won yi ti won je ju a o da won lare won je ju ṣugbọn won o de ni igbala won gbo oro Olorun bayi gege bi evangelism Paul ati Barnaba won ro won lati duro ninu ori ofe Olorun won ti gbo ni ori ofe Olorun pe eleyi ni ona kan so lati de ni igbala ni ori ofe lefi de ni igbala le ki se nipa ti ara yin ebo Olorun ni won ti wa sinu ori ofe Olorun yi bayi won gbodo tesiwaju ninu ori ofe Olorun na won ro won wese 44 ese 44 ni ojo isinmi keji gbogbo ilu fere pejo tan lati gbo oro Olorun awon eyan ti won de ni igbala ti won tori ofe Olorun we won ti lo so fun awon pe awon ti ri olugbala won ko nipa olugbala baya ti de ni igbala ori ofe Olorun ti wonu aye wa wa awon na wa ro awon elomiran lati wole wa awon ti won si ro yi won wa
lati gboro Olorun wo ese keje dini adota 48 o so fun wa pe nigba ti o kifirisi gbo eyi won yo won si yan Olorun logo gbogbo awon ti aye si iya ni pekun si gbagbo ele ni ef ise evangelisi wa de gogo pe awon eyan woyi ti won tete si o won gbagbo kini won gbagbo won gbagbo pe awon o le gba ara awon la kini won gbagbo won gbagbo pe esin awon ko le gba won la kini won gbagbo pe ise rere won ko le gba won la kini won gbagbo won gbagbo pe christian to ku fun wa lori igi abelebu ni calvary o ni olegbala kan soso gege bi won ti gbagbo won ni iya ni pekun we se kokan din ni adota 49 as e tan oro oluwa ka gbogbo ekun na anwo ise ori keji din ni ogun 18 ni ese ikerin ise 18:4 as e foro woro fun won ninu sinagogu ni ojojumo ni ojojo isinmi o nka ninu iwe mo lojojumo fun won o nsalaye iwe mo fun won o nkede oro olohun fun won o nsalaye fun won lesese lati ro awon eyan wi pe eleyi ni Kristi na ni ese kejo aso fun wa pe ati Crispu olori sinagogu o gba oluwa gbo pelu ati Crispu olori sinagogu eni ti o ti n gbe asa laruge tele ati majemo lala tele ati gbe irubo ti eranko tele o ti wa gbo nisin pe Kristi o ni irubo to keyin oun pelu o gbagbo pelu gbo awon ara ile re ati opo ninu awon ara Korinti nigba ti won gbo won gbagbo a si baptisi won ni ese kesan ise 18:9 Oluwa sọ fun Paul ni oru ni ojuran pe ma beru sa ma so ma ro won orun o si ti leyin orun ran lowo ma beru sa ma so ma se pa enu re mo ni ese kewa o wi pe nito ti emi wa pelu re evangelism o gbodo ni idaloju pe Olorun wa pelu re nitori pe opolopo awon eyan ni o fe taku opolopo awon onimo ijinle opolopo awon fiwa mi role na ti o ti wa ni esin won o fe taku o gbodo ni idaloju pe Olorun orun o wa pelu re Olorun si fun ni idaloju pe o le soro pelu igboya ti idanloju o se le fi ye won ye keyeke pe Kristi ni olugbala emi wa pelu re ko si se eni ti yo dide si o lati pon lara won le seto won le gbimo sugbon ko si eni keni ti o le pon lara nitori mo ni eyan pupo ni ilu yi ise awon apostle ori ikokandin ni ogun mo fe ka ese kejo ise 19:8 o wi pe nigba ti o si wonu sinagogu lo o fi igboya soro o fi igboya soro ni osi meta o n fi oro wi oro o si yi won lokan pada o yi won lokan pada o yi won lokan pada si nkan ti se ti ijoba Olorun wese kewa ni ese kewa wi pe eyi n lo be fun won odun meji to be ti gbo awon ti n gbe asia gboro Jesu Oluwa ati awon Jew ati awon eleni wese keji dinu ogun ese 18 abajade pe ise ise fun akifiri abajade pe wa se fun awon lese ti won se n to Oluwa wa opo awon ti won gbagbo si wa won jewo we leyi won si fi ise won han ese kokan dinu ogun 19 ki si se die nu awon ti n se alupa ida ni oko iwe won jo ohun ilu won ogun won
won dana sun won loju egbe eniyan o ma ba jade eyi pada awon elese yi isodo tun gbodo wa pe ohun ti won gbagbo en ti won gbagbo nu e bayi o ti yi oye won pada o ti yi oye won pada nipa ti igbala o wi pe won dana sun loju egbe eniyan won si siro oye won won si re o je egba me dogun 50,000 iwon fadaka o wa so fun anese ogun wi pe be ni oro oluwa se gbele se gidigidi o se gbele nitori na nitori ise ranse evangelisi ati nitori ipa ati agba to nbori evangelisi o wi pe oro oluwa se gbele se gidigidi o se gbele anwo ori kokandinogun ise 1926 eyi si ri e si gbo pe ki ise die ki ise ni efesu nikan soso ni sugbon o fere se gbogbo asia ni paul yi yi opo eniyan ni okan pada o do gege bi evangelism paul yi o nsise ranse gege bi evangelism o yi opo eniyan ni okan pada ele ni agbara to nro ni ti evangelism gbodo ni pe won ko esin won ati jo sile won o to krese wa won o si mo wa o si ro won pe krese yi o ni olugbala araye olugbala kan soso o yi won ni okan pada ti o si ndari won wi pe ohun ti fi ohun ti a fowo se ki se olorun ese ketadin ni ogbon ki si se pe keke ise ona wa yi ni o wa ni ewu ati di asan sugbon ele diana orisa nla yo se de giga pelu ele ni koko ti won de o wa so fun won pe ati gbogbo lanla re yo si run en ti gbogbo asia ti gbogbo aye nbo wo isori keta labe koko kini ele ni agbara emi ti nbori inu aye evangelism o gbodo ni agbara emi ti nbori agbara ti nbori awon elese agbara agbara emi.

a n wa dari oluko ise ranse ati imuye ti emi ninu adari oluko le kan se a n wo efesu ori ikerin a si fe ka lati ese kokanla efesu 4 ni ese 11 o si fi awon kan fun ni bi apostle ati awon miran bi wole ati awon miran bi evangelist ati awon miran bi olisogutan ati oluko ni kilo ti e ki won se kini ise ranse won gan ni pato wo ese kejila ni ese kejila fun ase pe a fun imudagba soke fun ikoni fun isoni domeyi fun imudagba soke awon eyan mimo fun ise ranse to ba mo ami dan duo die to wa laarin ikerin ati ikan to ba ka bayi pe fun ase pe awon eyan mimo fun ise ranse o mu awon eyan ma dagba soke ka won na ki won le muna doko lati gbe awon elomira dede fun ise ranse fun imu dagba ara kristi o tun wa wi pe an tesiwaju titi ni ese ketala titi gbogbo wa yo fi de isokan igbagbo evangelist ko gbodo dawodo olukoni ko gbodo dawodo olusokitan ko gbodo dawodo apostle ko gbodo dawodo weli ko gbodo dawodo titi gbogbo ara kristi lapapo yo fi de isokan igbagbo ati imo omo olorun titi a fi de okunrin pipe titi a fi de okunrin pipe titi a fi de iwon gigun ekun kristi wese kerinla o wi pe ki awa ki o ma se je iwe mo ti a n fi gbogbo afefe eko ti se wa ti seyin ti a si n fi gba kere nipa itanje eniyan nipa arekereke fun ogbakogbon ati muni sina afewo koko keje lapese mi ta nipa oluko akoko emi to ru okan soke nipase oluko ko gbodo je en to soro ti o munadoko ko gbodo je en to kan fasi apa kan ko gbodo je en ti awon eyan kan won kan farada won kan joko be ni tabi ki won duro nibe ki o no wa ma ya won pe igbawo ni yo pari rara o gbodo ru okan awon oluko sok awon olugbo soke pelu ikona olorun isori keji emi to nse awari okan lati odo oluko iketa emi to ri oju inu ti okan nipase oluko anwo isori akoko labe koko keji emi to ru okan soke to ru okan soke nipase oluko ni lati ri ise ranse oluso agutan ni ni lati ri ise ranse nibe luko ori ketalelogun o ru okan awon esoke nibe ninu luko ori 23 ni ese ikarun won si tubo tenumo pe o ru awon eniyan soke o si nko ni ka gbogbo judea o be lati galili wa titi o fi de yi ele ni pati kristi o kun fun emi o ni emi lai ni osuwon ninu ikoni re o ru okan won soke o je ki won o ronu nipa ti won ti mo o fe ki won o ri pe ohun gbogbo ti won mo ko le gba won la o fe ki won o mo pe o lu igbala o ti wa o si ru emi won soke so fun won pe lai je pe eyi ba gbagbo pe emi ni e o ku ninu ese yin won si gbodo ronu pe eleyi eleyi gbodo mo jagudugudu ni okan ki won mo sasaro ni enu okan won o ru emi won soke Luke 24 ese 32 Luke 24 ni ese 32 won si n ba ara won so pe okan wa ko wa gbina ninu wa nigba ti o n ba wa so ni ona nigba ti kristi n ba wa so ni ona ati nigba ti o n tumo iwe mo fun wa si okan
kan wa ko wa gbina nigba na ni nigba ti oluko ba soro oluko to nto Kristi leyin oluko to fe apere jo Kristi awokose to fe jo Kristi yo ru okan won yan soke yo ru won soke okan won yo gbina ninu won okan won yo mo pe won gbodo mu ipinu lati ni lo si ibi to ga o so fun anu Jeremiah ori 23 ne ese 29 Jeremiah oro mi ko wa dabi na ni oluwa wi oro na yo dabi na yo ru ni soke yo se awari yo je nto njo nu okan oro mi ko wa dabi na ni oluwa wi ati bi oni rin tin fo apata 22 Jeremiah 23:29 awon eyan kan yo wi pe awon eyan ti le koko ju okan won ti le koko ju won le koja be ke le wa fe ki n se mo lo sibe mo ba won soro won kan wo mi bayi ni won o ti e gbegbese kankan tori pe okan won ti le re koja oni be ko oro na dabi olu ngba ti emi olorun ba gbe owo to fun onu okun to lo ewu oro olorun ni ona to tan ni ona ti emi awon apata alfa tutu ni oruko Jesu oro na dabi na ko se bi eni kan se le le to bi okan se le buru to ngba ti na ba de oke eniyan ko le degongo ipele pe o kan le be sinu na ki ko mo wa sele nkan kan gbodo sele ina oro olorun nipase emi yo ju inu won ni oruko Jesu o wi pe inu eberu re kerin mo fe ka ese ikejila eberu 4:12 nitori oro olorun ye o si ni agbara o si muju edakida oloju meji lo o si nguni ani titi de pinpin okan ati emi niya ati oriki ati ora inu egungun o si ni olumo eru inu ati ite okan nigba ti oluko ba ko ni awon ite okan re af yo farahan nu okan awon eniyan gbogbo ere won gbogbo ete won o ni yo oro olorun yo nipa lori e ite oluko nko ni ni ese ketala o wi pe ko si si eda kan ti ko farahan ni waju re o wa pe ṣugbọn ohun gbogbo ni o wa ni hoho ti a si se paya fun oju re eni ti awa ni balu wo isori keji labe koko keji nipasẹ oluko ni emi to n se awari okan lati odo oluko ninu orin Davidi 139 wadi mi oluwa báwo ni oluwa ti n se leyi nipasẹ arabi beko báwo ni oluwa ti n se leyi nipasẹ awon ohun ta le fojuri ti aye beko o ma n se leyi o ma n se awari wa o ma n wa inu wa nipasẹ oro re to n ti enu oluko wa oluko ti a yan lati odo olorun ta fi emi royan lati odo emi olorun olorun wadi mi ko si mu okan mi dan mi wo ko si mo ero inu mi Psalm 139:23 oro olorun o wo inu okan lo gege bi oluko ti nko ni o ti se awari okan re ero re o se awari okan re o wa wi pe ni ese 24 ki o si wo bi ko ona buburu kan ba wa ninu mi ki o si fi ese mi le ona aini pekun Jeremiah ori 17:9 Jeremiah 17:9 okan eniyan kun fun etan ju gbogbo lo o si buru jayi ta ni o le mo wese kewa emi oluwa ni wa awari okan eniyan nipasẹ oro emi oluwa ni wa awari okan
nipasẹ agbara ta gbowo oluko oro Olorun emi Oluwa ni wa awari okan emi sin dan inu wo ani lati fi fu olukuluku gege bi ona re ati gege bi isu ise re Oluwa lo ma nsawari okan nipasẹ ise iranse oluko ni oro Olorun gege bi ati mo okan wa ta se mo ipo wa a le pada to Olorun lo ka pada to Christ lo ka pada lo si Calvary nipa se agbara wenu mo ejodu agutan na yo yayo pada isodotun yo si sele ele ni se ranse oluko ni inu owe ori 28 ese kokanla owe 28:11 Olorun ogbon ni oju ara re sugbon talaka ti o moye ridi re talaka ti o moye oridi re oniwasu o le ma je Olorun nipa ti ohun ni nipa ti to wo sugbon okunrin Olorun yi o ti to Oluwa lo o si ni emi Olorun nigba ti okunrin Olorun ba joko sibe to si ni ite Olorun pelu ara re ti oro re si ti wa jo loju talaka oluko yi to ni oro Olorun ni enu re talaka oluko ni yo wa wadi re ni ese ketala owe 28:13 o so fun wa nibe pe en ti o bu ese re mole ki yo se rere talaka oluko yi o gbodo ni igbeya lati kede lati so pe enikeni yala Olorun tabi talaka okunrin tabi obirin to ba bu ese re mole ki yo se rere nipa temi ki yo se rere ni ona ti emi ni ona ti ijoba Olorun ki yo se rere ninu wiwole sinu ijoba Olorun sugbon enikeni ti o jowo ti o si ko sile oluko ni o ten itenumo oluko igbodo tenumo o gbodo kan oluwo Olorun mo kan awon eniyan ki se lati jawo nikan gbodo ko ese re sile enikan to ba jo to ba se ko sile yo ri anu nitori pe igbala nwa nipasẹ anu ise 24 ni ese 24 ele ni ise iranse oluko oluko oro Olorun ise 24:24 sugbon leyin ojo melo kan felisi de ti o ti duru sila obirin re ti se ju o si ranse ko Paul o si gboro lodo re nipa igbagbo ninu Christ Jesu Paul ape lati odo oloye yi ape Paul lati odo ni iyawo e na si wa nibe pelu awon kan wa won mo ntele emi eniyan to emi rele ni ni oba wa ni ni ijoyi nla kan wa ni ni enikan to ni agbaro iselu wa mo gbodo sora o mi o gbodo so ohun gbogbo ti mo mo fun o mi o gbodo wa si ohun gbogbo ti mo mo o tori okunrin yi Paul ni akoko yi o wa ninu ewon okunrin yi o si ni agbara lati da ni de Paul ko wa itusile o wa imuse ise iranse ti Olorun ti pe fun nitori na so fun ani ese eke 25 bi o si nso asoye bo ti nso asoye nipa ti ododo ati aire koja ati idajo ti nbo eru ba Felixi ele ni ise iranse oluko oro na awon to wa nnu ese won o gbodo fi aye gba awon elese won yi iru eyin o kun o je epo to wu ki won o ni iru agbara yo ki won o ni iru ase yo ki won o ni yala la fi sinu tubu ni o lati fi sinu igbekun ni o tabi lati tu en to lati fi eniyan sinu tubu nibe oluko ni oro Olorun to to ko ni da oro re po
ko ni mo beru ko ni beru ara re ko ronu nipa ara re rara ko ronu nipa itu ara re ko ronu nipa bi ara se bale to ko ronu nipa igbadun ara re ko ronu nipa irora re awon eyan won wa won ma nsoro won o fe irora won so pe irora ga o mi o fe irora o oluko ni oro olorun ko ronu nipa yiyera fun irora ati igbadun o nkan to wa lokan re ni pe eni ti mo ba soro e o ni iye lori fun ayeraye ti mi o ba si so fun bi o se deni igbala bi o ti jade ko mi ese ti o to olugbala wa o le ma se elomiran eti o so oro ifun nitori na mo gbodo so fun pe ele ni o wa si ele si ni abajade oluko oluko oro na o ri pe nigba to soro eru ba Felix o dan wi pe ma lo nisinsin na nigba ti mo ba si ni akoko ti o wo emi o ranse pe o okunrin ko deni igbala sebe ni anfani lati yan Kristi tabi lati wa ninu ese re je ka wo isori keta labe koko keji anwo oju inu ti emi ati awajile ti okan nipase oluko emi olorun olofun ani oju inu olofun ani oye olofun ani oju inu lohun gege bi oluko ni oro olorun enu koriti kini ni ori ikeji ni ese kesan koriti kini ori keji ni ese kesan sugba gege bi ati ko pe ohun ti oju ko enju ohun ti oju ko ri ati ti eti ko gbo ti ko si wo keni olo ohun won ni ti olon ti pe sile fun awon ti o fe ese kewa Koriti kini ori keji ese kewa sugbon Olorun si ti se won pa ya fun wa nipa emi re ohun toju o ti ri igbala abajade igbala isodo tun ta ni nipase igbala ododo to won gara eta nipase igbala ohun ti oju o ti ri isodo mimo ewa mimo ewa imo to won kedere to pe laisi agabagebe ninu isodo mimo isodo tun isodo mimo eti o mu ki agbe ni gbangba ti ni kokon ni bi gbogbo ni gba gbogbo agbe aye isodo mimo isodo mimo enti ati fa gbogbo ese adamo ti ko nu aye e isodo mimo ti olorun fun ara ise nu aye re ohun toju o ti rete ti o ti gbo ohun ti o ti iwo na kan enikankan lo ohun ta pe sile fun awon eyan olorun iwosan ise iyanu ifahan agbara olorun enu eti oju ohun toju o ti re sise oke nidi ati pe pa gbogbo ise isurun ti eniyan o ti re tete o ti gbo bayi Olorun ti si won paya nipase emi re tori eni oluko to nko ni oro Olorun to se fe gbe awon oluko re soke lati nun ti won mo tele lo sin ti won ko mo lati nun ti won ti gbo lo sinu ti won ko ti gbo ri lati nun ti won ti ri sinu ti won ti riri iru oluko be o gbodo ko tete pelu emi Olorun o wi pe nitori emi ni nwade gbogbo ani ohun ijinle ti Olorun ni ese kokanla nitori tani ninu eniyan ti o mo ohun eniyan kan bi ko se emi eniyan ti o wa ninu re be ni ko si enikan ti o mo ohun Olorun bi ko se emi Olorun bo ba se fe mo ohun tawon okunrin to ku mo o gbodo ni emi Olorun ko mo gbe ko mo gbe ko kunu re tete ko mo gbe nu re daadara ni ese kejila o wi pe sugbon awa ti gba ki se emi ti aye bi ko se emi ti se ti Olorun ki awa ki o le mo
ohun ti a fi fun wa ni ofe lati odo Olorun wa lese ketala ohun na ti a wa si nso ki se ninu oro ti ogbe eniyan nko ni sugbon eti emi mimo fi nko ni eti emi mo fi nko ni iyi ti a fi ohun emi we ohun emi enu efeso ori keta ni ese keje efeso ori keta ni ese keje o wi pe iranse ti a fi mi se emi ko mo fara mi se iranse o nigba ti o ba fi o se iranse gbogbo awon ebun to nilo fun ise iranse yo fi sinu aye re iranse ti a fi mi se gege bi ebun ofe olorun gege bi ori ofe olorun ti a fi fun mi gege bi ise agbara re se kejo fun emi ti o kereju eni ti o kereju lo ninu gbogbo awon eyan mi mo ni a fi ori ofe ifun lati waasu amojo oro kristi fun awon kifiri ese kesan ati lati mu ki gbogbo eniyan ri kene ise iriju ohun ijele na jasi eti a fi pamo lati aye baye ninu olorun ronu nipe eleyi lati aye baye ninu olorun lati genesis de malaki ohun ti awon eyan aye ko ti mo ta wa fi han si mi nipase mi olorun a wa pe gege bi oluko ni lati wa ko ni ni oro olorun yi ti o je oro ijinle ti olorun eni ti o da ohun gbogbo nipa jesu kristi jobu ori kerin o le ni ogbon 34:31 job 34:31 o wi pe nitori pe enikan le yi fun olorun pe emi ti jiya laise job 34:31 nitori pe enikan le yi fun olorun pe emi jiya laise ele ni ise ti emi olorun se o n ko awon eyan oye yan pe mo ti se ni iran yi mi o ti e ti ronu pe ileri ni ra tohun mi o ti ronu pe ileri sugbon bayi mo ti jiya mo ti gba itoni emi ki yo se mo eyi ese keji o le ni ogbon 32 eyi ti emi ko ri iwo fi ko mi olorun si mo nse eleyi nigba lati gba de igba nipase ise iranse oluko ni eyi ti emi ko ri iwo fi ko mi bi mo ba si dese emi ki yo se be mo job 33 job ori ketale ni ogbon ese ketale ni ogun bi onise kan ba wa lodo re en ti se alagbawi okan ninu egberun 1000 lati fi ona pe han ni ohun ti olukan se niyi o je alagbawi lati fi okan olorun han eniyan ohun ti en gbodo ru nipa re nje o dara tabi ko dara ese kerin le ni ogun 24 nigba na ni o se ori ofe fun gege bi oluko ni ti fi han ohun pelu o ti wa dahun o ti wa gba gbon o si pe gba kuro ninu ilo sinu ihu imi ti re ira pada oluko ohun lo fi okunrin pe okunrin ti dese o fi okunrin kan na o fi olugbala han o fi bi okunrin se dibaje to okunrin kan na o tun wa fi olura pada re han ki o ma ba wa ni ipo ese mo ko ma wa ni ipo edibaje imo o ri olugbala o si ri olura pada wo ese kedogbon 25 o wi pe ara re yo si jayoyo o le nipa lori ara re pelu ninu ago ara re pelu o le fa ninu iwo re ara re yo si jayoyo
tori pe o ti le orura pada o ti wa sodo onura pada o ti gbadura si oluwa ara re yo si jayoyo yo ti omo kekere yo si ton pada si ojo igba iwe re wese kerin odin ni ogbon 26 o gbadura sodo olorun oun si se ojurere se oluko ni iranse alagbawe olondari ebi won ti gbadura yo si fi ayo o gbadura sodo olorun oun si se ojurere se o mo ni eri oju re pelu ayo oun yo si san odo re pada fun eniyan 27 o bojuwe eniyan bi enikan ba si wi pe imi se mo sti ye eyi ti o topo a ko si se san re fun mi ese 28 o ti gba okan mi ko ninu ilo sinu ihu nipase seranse oluṣuagutan emi to nge ni oluṣuagutan emi to ru olukoni soke emi to nipa lori olukoni nitori pe olukoni oro olorun ni o si nso otito yo je ka won ku deni igbala yo yo ko ni lo sinu ihu lati fi imalala imo si ami koko keta bayi anwo oluṣuagutan ati wo evangelist gege bi adari ati wo olukoni gege bi adari bayi oluṣuagutan gege bi adari ete fun ifahan ti emi inu aye adari oluṣuagutan a pada wa sinu efeso ori ikerin ati fe ka ese kokanla o wi pe o si ti fi awon kan fun ni bi aposteli ohun kristi en ti o fun ni ni ebun leyin ti o ti goke lo si oke o si fi awon kan fun ni bi aposteli ati awon miran bi wole o gbe awon kan dide gege bi wole ati awon miran bi evangelisti ati evangelisti ohun kan lo dide lo fi ara je evangelisti rara ko le se yi ohun gbogbo ni oluwa n reti iranse majemu tuntun evangelisti olorun reti pe ko se ohun gbogbo ti kristi ti se ati awon miran bi evangelisti ati awon miran bi oluṣuagutan ati oluko nitori na ari ise iranse oluṣuagutan erede wese kejila o wi pe fun ase pe awon eyan mimo fun ise iranse fun imudagbara kristi ni ese keta le wi pe titi gbogbo wa yo fi de isokan oluṣuagutan o gbọdọ tẹsiwaju lati mọ iṣẹ iranṣẹ oluṣuagutan titi gbogbo wa yoo fi de evangelism o gbọdọ tẹsiwaju lati mọ jere ọkan titi gbogbo wa yoo fi de olukọni o gbọdọ mọ kọni titi gbogbo wa yoo fi de iṣọkan igbagbọ ibeere naa ni pe ara kristi gbogbo awọn ijọ gbogbo awọn apejọpọ njẹ a ti wa sinu iṣọkan ẹmi sinu iṣọkan imọ ọmọ ọlọrun njẹ gbogbo wa pẹlu njẹ a ti ẹ ti wa di ọkunrin pipe ni gbogbo ọna njẹ gbogbo wa ti wa de gbogbo ẹnikan ati gbogbo wa ti a ti ẹ ti wa de iwọn gigun ẹkun kristi ko ti di bẹẹ baba ti de ipele yi apostoli wele evangelisti oluṣuagutan ati olukọni a gbọdọ tẹsiwaju inu iṣẹ iranṣẹ ti sisu awọn imọdi pipe o wa sọ fun wa ni ẹsẹ kẹrinla wipe ki a wa ki o ma ṣe jẹ iwe mọ ti a fi gba afẹfẹ ẹkọ tisiwati sẹyin ti a si n fi gba kiri nipa itanjẹ eniyan nipa aare kereke fun ọgbọnkọgbọn ati munisina a n wo ise ori ogun ese 26 ise 2026 nitori naa mo pe ise ẹlẹri loni yi pe ọrun mi mọ kuro inu ẹjẹ eniyan gbogbo bawo ọna wo ese 27 nitori emi ko fa sẹyin
emi ko fa seyin emi ko ko emi ko fa seyin emi ko ko ojuse mi seyin nitori mi ko fa seyin lati so igbo ipinu olorun fun yin ese 28 wa wi pe eke sara yin ati si gbogbo agbo ti emi ma fi nse alabojuto re lati ma toju ijo olorun oluso agutan lati ma toju ijo olorun ti o ti ile ni sere se oluso agutan lati ma toju ijo olorun ti o ti fi eje ara re ra afa okoko meta labe esori meta esori akoko oluso agutan to lere to nbo agbo pelu iwe mo nipase emi o nbo agbo nipase emi isori keji awon oluso agun to to fun ijiya to ntu agbo ka nipase iwe mo laisi emi isori keta awon oluso agutan to ni ete gege bi baba to ndari nipase emi isori akoko labe koko keta oluso agutan to ni ere ti won bo agbo pelu iwe mo nipase emi inu isori ogun ese kerin odin ni ogbon 2026 ise nitori na mo pe ise leri loni pe orun mi mo ko inu eje eniyan gbogbo Paul n soro nisisin gege bi oluso agutan verse 27 ese 27 nitoti emi ko fa seyin emi ko fa seyin lati so gbo ipinu olorun fun yin ko yo oro olorun kan to se koko kuro inu eko oro olorun eyi to e ko de odo awon eniyan ko yera lati mu die kuro na oro olorun nitori pe arakunrin lagbaja o ni ipenija yi ti mo ba dako eleyi o le bi ninu arabirin labaja o ni ailera yi bi mo ba dako ailera yi inu le bi gege bi en pe oluso agutan ko ni fe o mo pe mo ni ailera yen ati ipenija yen ki lo de to fi wa da to fi wa so ni gbangba o Paul apostle wa pe nitori emi ko fa seyin lati so gbo ipinu olorun fun yin o wa so fun ani ese keji o din ni ogbon 28 e ke sara yin bayi o nbo ni shop tan soro ati gbo agbo ti e mo fi nse alabojuto re lati mo toju ijo olorun ti o ti fi eje ara re ra ese keji leni ogbon 32 nje nisisiyin ara ijo ara arakunrin arabirin omo ijo adari ise omo ijo ara mo fi le olohun lowo ati oro ori ofe re ti o le gbe nduro oro oro ori ofe re ti o le gbe nduro ti o si le fun ni ni laarin gbogbo awon ti a so di mimo o so fun wa inu Jeremiah ori keta ese kedogun ise ranse oluso agutan to nbo agbo olorun o gbodo mura sile gege bi an to nse nje fun wa nipa ti ara o won nse nje to dara lati fun wa ni nje ti a fara lokun eti o mu ki agora ko le eti o di arun ati aisan lowo ka le jeun lati segun aisan ohun ta nse inu oro oluwa na niyi gege bi baba ti emi ati oluso agutan ati oluko ni oro na inu Jeremiah ori keta ni ese kedogun emi o si fun ni oluso agutan gege bi ti inu mi ti o fi ima ati oye bo yin oluso agutan to
to wa gege bi okan olorun to ba je orisogbon to ba je oniwase to ba je alakoso to ba je baba fun awon kan wa fi oro olorun bo won pelu imo ati oye Jeremiah 23 ni ese kerin Jeremiah 23:4 Jeremiah 23:4 Emi o si gbe olisogbon o pe ni wasu emi o si gbe olisogbon dide fun won ti yo gbo won won ki yo si beru mo be tabi won ki yo damu be ni okan ninu won ki yo so ni Oluwa wi eleni seran se olisogbon o bo awon eyan daadara o fun won ni onje daadara o fun won ni okun to dara won o beru eru ba won won sinmi ni Oluwa patapata wo isori keji labe koko keta o ni olisogbon ti a fi iya je ti ko bo awon agutan pelu iwe mimo nipase tabi emi olisogbon to n dari awon esi odo ara re won kan tu awon eyan ka ni won ro nipa ohun ti won ri gba lodo awon eyan dipo ohun ti won fi fun awon eniyan ise ori ogun ise 2029 ise awon apostle ori ogun ni ese 29 nitori ti emi mo pe leyin lilo mi ikoko buburu yo wo arin yin na idagbo si ese ogbon ati laarin eyin funra yin ni awon eniyan yo dide ti won ma soro di lati fa awon meyin seyin won won ma so to lodi won ma soro gbojege won ma soro dibaje lati fa awon meyin seyin won ese kokan le ni ogbon 31 nitori na e ma sora ki esi ma ranti pe fun odun meta emi ko dekun ati ma fi omi je kilo fun olukuluku ni osan ati ni uru ele ni ijulo to Paul apostle gege bi olisogbon gege bi baba gege bi oniso o ni awon eto ba wole awon eyan to wa fe wole wa won o tako owasu na won o ba iwasu orun na je won o wa gbojege oro Oluwa Peteru keji ori keji ni ese kini Peteru keji ori keji ni ese kini sugbon awon woli eke wa laarin awon eniyan na pelu gege bi awon oluko ni eke yo ti wa laarin yin awon ti yo yomu won wa ni koko won wa pelu ogbon eyin koro yin won wa pelu ogbon ewe ti yo yomu adame igbe wo inu yin wa ni ti yo se Oluwa ti o ra won won yo se mu ipan ti o yara kankan wa sori ara won wese keji opolopo ni yo si mo tele wa wo bi awon to n gbo to n gbo to n gbo ito opolopo ni yo si mo tele wa wo bi awon awon oniwa to n so otito awon oniwa to n so to to n wonu okan lo boya o ti lo tabati si egbe kan awon eyan wonyi won wa wa won mo so to lodi si awon eyan pe igbala kolon fun ani iya ni pekun igbala kan je on ti Jesus ti se ni ko nepa lori okan wa won mo so pe isodi mo be ni o wa nibe sugbon ko ti mo si pe igbe eyan ni yo je mi mo yo ni isodi mo ibabisiya mi mo looto o wa fun awon apostle akoko ni awon meyan akoko sugbon bayi a le igbe nje mo iru aye ta ni ogbon ti wa laisi emi mo a le ni okun ati igbe laisi emi mo nisinsin yi won wa oro odi ti won mo so ni won yin gbogbo pada wa ro pe ko senken ti o gba won gbo opolopo ni yo si mo tele wa wo bi awon nipa awon en ti a o fi mo soro odi si ona otito wese keta ese keta ati ninu oju kokoro ni won o mo fi se irije nipa oro etan
ìdájọ́ ẹni tí kò falẹ̀ láti ọjọ́ ìwá àti ìparun wọn kò sì tò gbé. Wo Júdà orí kan náà ló ní afẹ́wọ̀ ẹsẹ̀ kẹrìndínlógún. Júdà ẹsẹ̀ kẹrìndínlógún eléyìí ni àwọn tó máa ń kùn, eléyìí ni àwọn tó máa ń ṣàwáwí, eléyìí ni àwọn èèyàn tí wọ́n ń ṣiṣẹ́, wọ́n ń hùwà, wọ́n ń ṣiṣẹ́ lòdì sí ìfẹ́kúfẹ́ ara wọn. Júdà ẹsẹ̀ kẹrìndínlógún 16. Àwọn yìí ni àwọn tí ń kùn, àwọn aláròyé tí ń rìn nípa ìfẹ́kúfẹ́ ara wọn, ẹnu wọn a máa sọ̀rọ̀ halẹ̀, wọn a máa ṣojú ṣáájú nítorí èrè ẹsẹ̀ 17. Ṣùgbọ́n ẹ̀yin olùfẹ́, ẹ rántí àwọn ọ̀rọ̀ tí a ti sọ ṣáájú láti ọwọ́ àwọn àpọ́sẹ́lù wa Jésù Kristì. Ẹsẹ̀ 18 wípé bí wọ́n ti wí fún yín pé àwọn ẹlẹ́gàn yóò wà nígbà kẹyìn tí wọ́n ó mọ rìn gẹ́gẹ́ bí ìfẹ́kúfẹ́ àìwà bí Ọlọ́run ti ara wọn. Ẹsẹ̀ 19 àwọn wọ̀nyí ni àwọn ẹni tí ń ya ara wọn sí ọ̀tọ̀, wọ́n ń ṣe eléyìí láti kó àwọn ọmọ ìjọ ni, wọn ò ní lọ báwọn ẹlẹ́ṣẹ̀ lóde lọ́hùn, wọn ò ní lọ báwọn kẹfìrí lóde lọ́hùn, wọn ò ní lọ báwọn àwọn kẹfìrí lóde lọ́hùn, wọn ó máa wá sínú ìjọ láti kó èèyàn jọ sọ́dọ̀ ara wọn. Wọ́n fẹ́ fà wọ́n lọ sínú ẹ̀kọ́ èké, wọ́n fẹ́ fà wọ́n lọ sínú òmìnira tí kò lérè pé o lè ṣe tó bá wù ẹ́, wàá sì dọ́run síbẹ̀. Irọ́ ńlá ti ẹ̀tẹ̀ ìṣúná eléyìí, wọ́n ń ṣe eléyìí. Àwọn ni àwọn ẹni tí ń ya ara wọn sí ọ̀tọ̀, àwọn ẹni ti ara tí wọn kò ní ẹ̀mí. Olúwa yóò gbà lọ́wọ́ orú àwọn èèyàn báyìí ní orúkọ Jésù. Àmì wo ìsọ̀rí kẹta. Àwọn olùṣọ́ àgùntàn wọn tí wọ́n ní ète, tí wọ́n jẹ́ bàbá fún agbó, tí wọ́n ń darí nípasẹ̀ ẹ̀mí, wọ́n ní ète láti gba àwọn ẹlẹ́ṣẹ̀là. Àwọn olùṣàgùtàn tí wọ́n ní ète, wọ́n ní ète láti sọ àwọn tó ṣẹ̀dẹ̀ ní gbàládé ọmọ ẹ̀yìn, wọ́n ní ète láti sọ àwọn ẹ̀tàn dẹni ìgbàlà láti forí tì títí dé òpin. Wọ́n ní ète láti fún wọn lókun, wọ́n ní ète láti pé kí wọ́n dúró ṣinṣin ní Olúwa. Olùṣọ́àgùntàn tó ní ète, irú olùṣọ́àgùntàn tó yẹ kó jẹ́ nìyí, irú adarí tó yẹ kó jẹ́ nìyí. O gbọ́dọ̀ ní ète pé kó ṣe ohun tó dára, kó hùwà tó dáa nípa tẹ̀mí, kó dúró ṣinṣin, kó dúró, kó fẹsẹ̀ múlẹ̀ sí ìdàgbàsókè, ìlọsíwájú àti ìmúdàgbàsókè àwọn onígbàgbọ́. Wo irú olùṣọ́àgùntàn yìí tó ní ète, tó fara rẹ̀ jì, tó fara ẹ̀ sílẹ̀ pátápátá. Tẹsalónìkà kìíní orí kejì ní ẹsẹ̀ ìkeje. Ṣùgbọ́n àwa ń ṣe pẹ̀lẹ́ lọ́dọ̀ yín gẹ́gẹ́ bí a máa ti ń tọ́jú àwọn ọmọ òun fúnra rẹ̀. Ẹsẹ̀ ìkẹjọ, bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí àwa ti ní ìfẹ́ lórí sí yín, inú wa dùn jọjọ láti fún yín. Kìí ṣe eré Ọlọ́run nìkan, ṣùgbọ́n kìí ṣe ìkọ́ni nìkan, kìí ṣe ìwàásù nìkan, ṣùgbọ́n ẹ̀mí àwa fúnra wa pẹ̀lú, nítorí ẹ̀ jẹ́ ẹni ọ̀wọ̀n fún wa. Ó sọ fún wa ní ẹsẹ̀ ìkẹsàn pé ní ẹsẹ̀ ìkẹsàn, nítorí ẹ̀yìn rántí ara, iṣẹ́ àti làálàá wa, nítorí àwa ń ṣe làálàá ní ọ̀sán àti ní òru, kí wọ́n bá di ẹrù rú ẹnikẹ́ni inú yín, àwa wàásù ìrìnrìn Ọlọ́run fún yín. Ní ẹsẹ̀ kẹwàá ó wí pé ẹ̀yin sì ni ẹlẹ́rìí àti Ọlọ́run pẹ̀lú, bí àwa ti wà láàrin ẹ̀yin tí ó gbàgbọ́ ní mímọ́ ìwà. Eléyìí ni ojúlówó àwọn ìránṣẹ́ Ọlọ́run, eléyìí ni ojúlówó olùkọ́ ọ̀rọ̀ Ọlọ́run, eléyìí ni ojúlówó àwọn ìránṣẹ́ Ọlọ́run. Wọ́n ń kíyè sí ìwàsí wọn láàrin ara wọn, torí pé láìsí ìwà ìmọ́ kò sẹ́ni tí ó rí Olúwa. Ìkejì,
nítorí àpẹẹrẹ tí wọn ó jẹ fún agbó olùkọ́ni mi mo gbọ̀dọ̀ kíyèsára nípa ohun tí mò ń ṣe kí ìwàsí àti ìṣe mi kó mọ́ tako ìkọ́ni mi kí àwọn ènìyàn kí wọ́n bà wípé kò ṣeé ṣe láti jẹ́ mímọ̀ wo ọkùnrin yìí wo olùkọ́ yìí wo oníwàásù yìí wo olùṣọ́àgùtàn yìí ó kàn tẹnumọ́ ìwà wọn tẹnura rẹ mọ́ òun fúnra rẹ̀ wo ìwà rẹ̀ wo ìṣe rẹ̀ kò lè gbé ìgbésí ayé rẹ̀ mọ́ tó ń wàásù ó ní ẹ̀yin sì ni ẹlẹ́rìí àti ọlọ́run pẹ̀lú bí àwa ti wà láàrin ẹni tí ó gbàgbọ́ ní mímọ́ ìwà àti ní òdodo àti ní àìlẹ́gàn ní ẹsẹ̀ kọkànlá gẹ́gẹ́ bí ẹ̀yìn sì mọ̀ bí àwa ti ń bá olúkúlùkù yín lò gẹ́gẹ́ bí bàbá sí àwọn ọmọ rẹ̀ à ń gbà yín níyànjú à ń tù yín nínú gẹ́gẹ́ bí olùṣọ́ àgùntàn gẹ́gẹ́ bí bàbá a sì kọ́ mo gbàdúrà olúwa yóò fún wa ní gbogbo ooru ọ̀fẹ́ tá a nílò gbogbo okun tá a nílò gbogbo ìkíyèsára àti ojú inú àti ojú ìta nílò láti wàásù láti kọ́ni gẹ́gẹ́ bí olùṣọ́ àgùntàn a ó lè yí ọkàn àwọn èèyàn padà sí ọ̀dọ̀ kristi wọn ó lè mọ wo kristi wọn ó sì mọ wo kristi bí wọn ti wo kristi bẹ́ẹ̀ láyé wọn yóò mọ dọ̀tun àwọn ọmọ ìjọ wọn ó dàbí kristi tí í ṣe orí ìjọ nínú kọ́rìntì kejì orí ìkẹta ní ẹsẹ̀ kejìdínlógún kọ́rìntì kejì orí ìkẹta ní ẹsẹ̀ kejìdínlógún kọ́rìntì kejì 3 ẹsẹ̀ 18 ṣùgbọ́n gbogbo wa gẹ́gẹ́ bí olùkọ́ni ti ń kọ́ wa àti gbogbo àní ṣùgbọ́n gbogbo wa gẹ́gẹ́ bí evangelism gbogbo wa gẹ́gẹ́ bí olùṣọ́ àgùntàn gbogbo wa ṣùgbọ́n gbogbo wa àwọn ògo olúwa evangelism olùkọ́ni olùṣọ́ àgùntàn ìyọ́n gbogbo wa àwọn ògo olúwa àwọn kristi láìsí ìbòjú bí ẹni pé nínú àwò jíjí a sì ń pawádà sí àwòrán kan náà láti ògo dí ògo ọmọ ìjọ yípadà ìránṣẹ́ ọlọ́run yípadà àwọn òṣìṣẹ́ yípadà sí olúwa olúkúlùkù arákùnrin arábìnrin gbogbo ọmọ ìjọ ara kérésì pé kí gbogbo ta ti ṣe ìránṣẹ́ fún wọn ó ní ìyípadà ọkàn wọn ó sì yípadà láti ògo dí ògo àní bí láti ọ̀dọ̀ olúwa tí ń ṣe ẹ̀mí a ti gbọ́ ọ̀pọ̀lọpọ̀ ní àṣàlẹ́ òní mo sì gbàdúrà ọ̀rọ̀ ta ti gbọ́ yóò nípá lórí èmi yóò nípá lórí ìwọ yóò nípá lórí gbogbo alápapọ̀ ní orúkọ jésù pé láti inú ìwàásù dé inú ìwàásù láti ipa kan dé ipa kejì láti inú ìkọ́ni sínú ìkọ́ni láti inú ìmúdàgbàsókè sínú ìmúdàgbàsókè a ó jẹ́ ẹni tó ń dàgbà a mọ̀ láti inú ìrọ̀fẹ́ dé inú ìrọ̀fẹ́ a ó ní àwòrán kristi níwájú wa a ó sì ní ìsọdọ̀ agbára sọdọ̀tun tó ń sọ ayé wa dọ̀tun sí ohun tó yẹ kí a jẹ́ ní orúkọ jésù kí olúwa kó bùkún fún olúkúlùkù kí olúkúlùkù sọ olúkúlùkù dọ̀tun kí olúwa kó jẹ́ kí olúkúlùkù kó ga ju bí a ti wà tẹ́lẹ̀ lọ ní orúkọ jésù ẹ jẹ́ kí a dìde dúró báyìí ká sì bọ́ olúwa sọ̀rọ̀ nínú àdúrà dìde dúró báyìí pẹ̀lú egbò ọkàn rẹ pẹ̀lú egbò ìjólóòtọ́ pẹ̀lú egbò ìpinnu ọkàn pẹ̀lú àwí ìyanu wà gbàdúrà pé kí ẹ̀mí mímọ́ kí ó mọ gbé nínú rẹ kó mọ ṣiṣẹ́ agbára nínú ayé wa gẹ́gẹ́ bí adarí gẹ́gẹ́ bí adarí tí ṣe evangelism gẹ́gẹ́ bí adarí tí ṣe olùkọ́ni gẹ́gẹ́ bí adarí tí ṣe olùṣọ́ àgùntàn gbàdúrà olúwa yóò dáhùn àdúrà rẹ. ìwàásù bàbá wa ní olúwa ó hàn ketekete ó ní agbára ó sì ṣiṣẹ́ agbára nínú ọkàn wa àwọn èèyàn nínú àdúrà fún ẹ̀mí mọ́ láti ọ̀dọ̀ àwọn adarí kristẹni àti òṣìṣẹ́ ẹ jẹ́ ká ké koríko olúwa pé ìwàásù èyí tó tọ̀ wá yìí tó ṣe ojú wa láti rí ìṣe pàtàkì
ka mo ise ise pelu emi olorun oluwa yo fun ani fami royin yi lati ise ise pelu agbare mi mo kekoko oluwa kekoko oluwa ni oruko jesu ni agbara ni agbadura mo fe gbe ami yin ayin lati gbadura fun agbare mi mo lai ise mi mo ipa wa yo ni odi won iwulo wa yo dinku ilakaka wa la fi die jale asiyori wa la odi lowo a o le munadoko inu ise anse te lo fi le wa lowo gege bi osise lai si emi mimo eje ki a la inu wa bayi nisinsiyi ka ke pe oruko oluwa pe ki oluwa ki o ran emi mo re sori gbogbo osise pe ba ti nsise nipasẹ mi olorun isese yo wa nu ijo olorun ke pe oruko oluwa mo fe gbo ohun re ko mo gbadura a gbadura fun to se pataki lai se mi mo ijo ile tesiwaju lati mu ife olorun se ke pe oruko oluwa ni oruko jesu ni agbara ni agbadura inu we luko ri kokale se kini oluwa olugbalawa gege bi apere o se ko bi o ti n gbadura ni ibi kan nigbati o dake okan nu awon me re wi fun pe oluwa ko abi ati n gbadura gege bi jo se ko awon me yin re a fe lanu wa lati gbadura ipe ke oluwa ko ran wa lowo apere oluwa wa jesu kristi yo je apere wa ke poruko oluwa ijo a mo fe gbo re ko mo gbadura a n gbadura fun to se pataki eti o ran wa lowo eti o mu ki se ise ko tesiwaju lati mu ife olorun se gege bi adari agbodo tele apere oluwa lati gbadura lati ko omo ijo lati gbadura awon me n beere pe ki oluwa ko kan ba ti n gbadura tori won ti wo igbesi aye adura bo se duro se bo se fese mule to won se re bi igbagbe se n dagba nipa bibo olorun soro ni gbogbo igba ere ni apere nla fun ijo ke poruko oluwa adura yo je ise wa ni gbogbo igba lati pa wa mo ninu emi olorun luko ori ke ori 11 ese ketala nje bi eyin ti se ni buruba mo bi ati fi ebun rere fun awon omo yin mele bele ni baba yin tin be ni orun yo fi emo re fun awon ti o be lodo re o le ri pe ta ba bere oluwa yo fi fun wa e je ka lenu wa ka ke poruko oluwa pe emi mimo yi yo ba le wa yo ran wa lowo lati mu ise anse tolorun fun wa se emi mo ko gbe agbara wo wa fun imunadoko nu ise anse ke poruko oluwa idaniloju yo wa fun wa agbara e ma ti so di mo ifami oyin ati yan si ise yo wa fun wa emi mimo o je mi to n gba nila o je mi to n so di mo emi to n gbe agbara wo ni emi to n sini loju emi to n to ni ni pelu je ki ijo ko gbadura a fe gbo ohun re gbadura si oluwa pe agbara yo wa sori wa gbadura ni oruko jesu ni agbara ni agbadura Efesu ori kerin ese 11 and 12 o si ti fi awon kan fun ni bi apostle ati awon miran bi woli ati awon miran bi evangelist awon miran bi oluko orisu agutan ati oluko ni fun ase pe awon eyin mo fun ise ranse fun imudagbara Kristi a fe gbadura gege bi ijo ki olorun ko ran wa lowo ise ranse ti Kristi fun wa a le muse nipase agbara mi mo ke poruko oluwa je ki n gbe ohun re pe o n gbadura gbadura pe agbara yi yo wa sori wa a n lati gbadura ele ipe atoke wa laisi agbara ko le mu ete atoke wa se agbodo mi eleyi tori na lati gbadura talenti eniyan o le ko ijopo sugbon emi olorun lo iso ni dotun laisi emi mo ise anse mo n su ni pẹ̀lú ẹ̀mí mọ́ o mọ̀ ń já síbùkún lónìí ọ̀pọ̀lọpọ̀ àwọn òṣìṣẹ́ iṣẹ́ náà ti sú wọn torí pé agbára ìmọ̀ kò rìnnú ayé wọn ni a láti gbàdúrà pé lónìí ẹ̀mọ́ yóò gbàkóso gbogbo a ó lè já sí ìbùkún
fún àwọn èèyàn tí wọ́n ń gbé sókè sí wa gbàdúrà ní orúkọ jésù ní agbára ní agbàdúrà ìjọ mo ní orúkọ jésù ní agbára ní agbàdúrà ipa àti agbára ẹ̀mí nínú ayé adarí evangelism timothy kejì orí kẹrin ẹsẹ ìkarùn bẹ́ẹ̀lì wípé kí ìsáránú gbogbo faradà ìpọ́njú ṣe iṣẹ́ ìránṣẹ́ rẹ̀ láti pé

dàpọ̀ ju lé láti sọ ẹnikẹ́ni di ọmọ Ọlọ́run. A ò lè sọ ẹnikẹ́ni di ọmọ Ọlọ́run. A ò tilẹ̀ lè sọ ara wa pàápàá di ọmọ Ọlọ́run bí ò bá jẹ́ wípé a ronúpìwàdà. A kọ ẹ̀ṣẹ̀ wa sílẹ̀, a gba ìdáríjì látòkè wá. Ó ní ẹ̀mí fún ara rẹ̀ má gba ẹṣẹ́ Ọlọ́run ṣe. Àlùfáà tí ó bá ń sọ fún ẹnìkan wípé ìgbà tó ti wá sínú ìjọ wa ó ti di ọmọ Ọlọ́run. Láì ní àwọn ohun tí a ń retí lọ́wọ́ ẹni tí ó jẹ́ ọmọ Ọlọ́run. Láì ní àwọn àmì ìyípadà ọkàn, ìyípadà ìgbésí ayé ẹni.

0: Ìwé kìíní ti Samueli, orí ìkẹrìndínlógún. Olúwa sì wí fún Samueli pé yóò ti pẹ́ tó tí ìwọ fi máa káàánú Saulu, nígbà tí ó jẹ́ pé mo ti kọ̀ ọ́ láti máa jọba lórí Israẹli. Fi òróró kún ìwo rẹ kí o sì lọ. Èmi ràn ọ̀tọ̀ Jese ará Bẹ́tílẹ́hẹ̀mù, nítorí tí èmi ti rí ọba kan fún ara mi nínú àwọn ọmọ rẹ̀. Samueli sì wí pé, èmi ó ti ṣe lọ, bí Saulu bá gbọ́ yóò sì pa mí. Olúwa sì wí fún pé, mú ọ̀dọ́ màlúù kan ní ọwọ́ rẹ, kí o sì wí pé èmi wá rúbọ sí Olúwa, kí o sì pe Jese sí ibi ẹbọ náà. Èmi ó sì fi ohun tí ìwọ ṣe hàn ọ́, ìwọ sì ta òróró sí orí ẹni tí èmi ó da orúkọ fún ọ. Samueli sì ṣe èyí tí Olúwa wí fún un, ó sì wá sí Bẹ́tílẹ́hẹ̀mù. Àwọn àgbà ìlú náà sì bẹ̀rù nítorí wíwá rẹ̀. Wọ́n sì wí pé, àlàáfíà kí ìwọ bá wá sí bí. Òun sì dáhùn wí pé, àlàáfíà ni, èmi wá rúbọ sí Olúwa. Ẹ ṣe ara yín ní mímọ́, kí ẹ sì wá pẹ̀lú mi sí ibi ẹbọ náà. Òun sì ya Jese sí mímọ́ àti àwọn ọmọ rẹ̀, ó sì pè wọ́n sí ẹbọ náà. Ó sì ṣe nígbà tí wọ́n dé, ó rí Eliabu, ó sì wí pé, ní tòótọ́ ẹni àmì òróró Olúwa ń bẹ níwájú rẹ̀. Ṣùgbọ́n Olúwa wí fún Samueli pé, má ṣe wo ojú rẹ̀ tàbí gíga rẹ̀, nítorí pé èmi kọ̀ ọ́. Nítorí tí Olúwa kìí wò bí ènìyàn ti ń wò, ènìyàn máa wo ojú, Olúwa máa wo ọkàn. Jese sì pe Abinadabu, ó sì mú kí ó kọjá níwájú Samueli. Òun sì wí pé, Olúwa kò sì yan eléyìí. Jese sì mú kí Ṣama kí ó kọjá, òun sì wí pé, Olúwa kò sì yan èyí. Jese sì tún mú kí àwọn ọmọ rẹ̀ méjèèje kọjá níwájú Samueli. Samueli sì wí fún Jese pé, Olúwa kò yan àwọn wọ̀nyí. Samueli sì bi Jese léèrè pé, gbogbo àwọn ọmọ rẹ̀ ni ó wà níhìn bí. Òun sì dáhùn wí pé, àbí kẹ́yìn wọn ni ó kù, ṣàwó, ó ń ṣọ́ àgùntàn. Samueli sì wí fún Jese pé, ránṣẹ́ kí o sì mú wá, nítorí pé àwa kì yóò jókòó títí òun ó fi dé ìhín yìí. Ó sì ránṣẹ́, ó sì mú wá, ó sì jẹ́ ẹni pupa tí ó lẹ́wà lójú, ó sì dára láti máa wò. Olúwa sì wí fún un pé, dìde kí o sì fi òróró ṣàá ní àmì, nítorí pé òun náà ni èyí. Nígbà náà ni Samueli mú ìwo òróró, ó sì fi yàá sí ọ̀tọ̀ láàrin àwọn arákùnrin rẹ̀. Ẹ̀mí Olúwa sì bàlé Dáfídì láti ọjọ́ náà lọ. Samueli sì dìde, ó sì lọ sí Rama. Ṣùgbọ́n ẹ̀mí Olúwa fi Saulu sílẹ̀. Ẹ̀mí búburú láti ọ̀dọ̀ Olúwa sì ń yọ ọ́ ní ẹnu. Àwọn ìránṣẹ́ Saulu sì wí fún un pé, jọ̀wọ́ ṣàwò, ẹ̀mí búburú láti ọ̀dọ̀ Ọlọ́run ń yọ ọ́ ní ẹnu. Ǹjẹ́ kí Olúwa wá fi àṣẹ fún àwọn ìránṣẹ́ rẹ̀ tí ó wà níwájú rẹ̀ láti wá ọkùnrin kan tí ó mọ ìfidùrùkọrin. Yóò sì ṣe nígbà tí ẹ̀mí búburú náà láti ọ̀dọ̀ Ọlọ́run wá bá dé sí ọ, yóò sì fi ọwọ́ rẹ̀ kọrin lára dùrù, ìwọ sì sàn. Saulu sì wí fún àwọn ìránṣẹ́ rẹ̀ pé, ǹjẹ́ ẹ bá mi wọ ọkùnrin kan tí ó mọ iṣẹ́ orin dájú kí ẹ sì mú tọ̀ mí wá. Ọ̀kan nínú ìránṣẹ́ wọn ni sì dáhùn wí pé, wò ó, èmi rí ọmọ Jese kan ti Bẹ́tílẹ́hẹ̀mù tí ó mọ iṣẹ́ orin, ó sì jẹ́ ẹni tí ó ní agbára gidigidi àti ológun, àti ẹni tí ó ní ọgbọ́n ọ̀rọ̀ ìsọ àti arẹwà. Olúwa sì wà pẹ̀lú rẹ̀. Saulu sì rán ìránṣẹ́ sí Jese wípé, rán Dáfídì ọmọ rẹ sí mi, ẹni tí ó ń ṣọ́ àgùntàn. Jese sì mú kẹ́tẹ́kẹ́tẹ́, ó sì di ẹrù àkàràlé àti igò ọtí wáìnì àti ọmọ ewúrẹ́, ó sì rán wọn nípa ọwọ́ Dáfídì ọmọ rẹ̀ sí Saulu. Dáfídì sì tọ Saulu lọ, ó sì dúró níwájú rẹ̀, òun sì fẹ́ gidigidi. Dáfídì sì wá di ẹni tí ń ru ìhámọ́ra rẹ̀. Saulu sì ránṣẹ́ sí Jese pé, jẹ́ kí Dáfídì, èmi bẹ̀ ọ́, dúró níwájú mi, nítorí tí ó wù mí. Ó sì ṣe nígbà tí ẹ̀mí búburú láti ọ̀dọ̀ Olúwa wá bá dé sí Saulu, Dáfídì a sì fi ọwọ́ rẹ̀ kọrin lára dùrù, a sì sàn fún Saulu, ara rẹ̀ a sì dá, ẹ̀mí búburú náà a sì fi í sílẹ̀.
1: DCLM Radio, your spiritual welfare is our concern.
2: Bàbá wa ti ń bẹ lé ọ̀run, a dúpẹ́ lọ́wọ́ yín wípé àwa síwájú yín kì í ṣe bẹ́ẹ̀ nìkan, àwa sí orí tábìlì yín láti jẹ oúnjẹ ti ẹ̀mí. Ẹ̀bẹ̀ wa ni wípé kẹ ṣe wa lójú kí a lè jẹ oúnjẹ ẹ̀mí yìí, kí a sì di alágbára nínú Olúwa. À ń bèbẹ̀ wípé kí ẹ ṣe wa lójú, kí ẹ fi ọ̀nà ìyè kí ẹ fi hàn wá, kẹ jẹ́ kí nǹkan tí a ń kọ́ àti èyí tí a ń kà kí ó jẹ́ èyí tí ó ṣe wá láǹfààní, tí ó ṣe wá lóore, tí ó pèsè wá sílẹ̀ fún bíbọ̀ Jésù Kristì. A dúpẹ́ wípé ẹ ti gbọ́ ní orúkọ Jésù Kristì Olúwa wa. À ń tẹ̀síwájú nínú ẹ̀kọ́ wa. Loni anwo Kolose ori keji ese kewa Kolose ori keji ese kewa asi ti se yin ni kikun ninu re eni ti ise ori fun gbogbo ijoba ati agbara nihi ni an so fun ni pa Jesu Christi ati anfani ti ani ninu Jesu Christi o so wi pe asi ti se yin ni kikun ninu re eni ti se ori fun gbogbo ijoba ati agbara Paul apostoli eni ti asiloju eni ti a fi ranrun han eni ti oro olorun ti o ye eni ti emi olorun ti o kun ninu ti o fi la awon christiani awon onigbagbo ti o fi la awon loye nipa christi we pe ori ni christi je eni ti agbega eni ti agbe oruko re ga ju gbogbo oruko lo eni ti o ga ju awon angeli eni ti o ga ju gbogbo eda patapata eni ti o je wipe oun ni ori ati oluwa oun gbogbo oni eni ti a fi ijoba ati idajo le lowo ni ikehin oni o se idajo gbogbo aye o wa nso fun wa oun ti a je ninu christi ati eni ti a je ninu christi opolopo ni ko mo awon nkan ti a fe menuba loni ni oun to je ifihan iwe mimo ti a fe keko ninu re loni nipa wipe aje kikun aje pipe ninu christi ti awon nkan woyi ko ye nitori be o ye ki a fete sile ki a fi esi oun ti a nko dara dara ki a ma ba gba wa lo kuro ninu won nigba kan aimo kan ma mu ki ijo ki o padanu opolopo anfani ti o wa ninu christi aimo kan yi kan na ni o ma mu ki awon onigbagbo ki o lo igbesi aye won lai gbadun tabi lai ni popo ninu awon ohun ti o ye ki won ki o ni ninu christi ninu okan olorun ninu ete olorun o ti fi gbogbo isura pamo ninu christi fun wa awon ohun ti o se fun wa ohun ti o pese fun wa ninu christi o po to be ge to je wipe o soro lati se apejuwe won ni kikun o dabi oro ti ayabirin sheba ti o so fun solomoni nigba ti o wipe a ko ti so idaji won bi abawo ohun ti a pese fun wa ninu christi bi abawo ohun ti olorun se fun wa nigba ti o fi omo bibi re kan soso rubo fun wa a o ri wipe a ko ti so idaji won fun wa tabi ke a kunkun so wipe bi a ti le nka bi a ti le nri bi a ti le gbadura ti a si ni die die ninu awon kan ti olorun se fun wa ninu christi a ko ti ri idaji awon kan wonyi a ko ti ri won gba gege bi ipo tabi aye ti a wa ninu christi ohun gbogbo ni o je ti wa ninu christi wo

ṣe wọn ó dàbí àwọn tí a rí nínú ìṣe àwọn apostẹ́lì orí kọkàndínlógún ìṣe àwọn apostẹ́lì orí kọkàndínlógún ẹsẹ̀ ìkejì ó sì wí fún wọn pé ẹ̀yin a gba ẹ̀mí mímọ́ ná nígbà tí ẹ̀yin gbàgbọ́ wọ́n sì wí fún wọn pé àwa kò gbọ́ rárá bí ẹ̀mí mímọ́ kan wà ẹ̀mí mímọ́ tí a ti fún àwọn onígbàgbọ́ àwọn tí a ti sọ di mímọ́ àwọn tí ó ti múra sílẹ̀ àwọn tí ó gbàdúrà tí ó wojú olúwa àwọn tí ó ti dúró lórí òkè ní yàrá òkè ní jerusalemu ẹ̀mí mímọ́ tí a ti tú dàlé wọn lórí tí a ti fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlòmíràn nínú ìṣe àwọn apostẹ́lì ní éfésù ni paul ti rí àwọn ọmọ ẹ̀hìn wọ̀nyí tí ó ń bi wọn wípé àǹfààní tí a ní nínú kristi agbára ẹ̀mí mímọ́ tí a ní nípa wípé a jẹ́ ti ọlọ́run agbára ẹ̀mí mímọ́ tí ó lè jẹ́ tiwa láti fún wa ní ìṣẹ́gun láti jẹ́ kí iná ẹ̀mí kí ó máa jó nínú wa ẹ̀yin a ti rí igbà nígbà tí ẹ gbàgbọ́ wọn wípé àwa kò tilẹ̀ mọ̀ rárá àwa kò gbọ́ rárá bí ẹ̀mí mímọ́ kan wà èyí ni ìgbésí ayé ọ̀pọ̀lọpọ̀ wípé ohun tí a ti ṣe fún wa ohun tí ó yẹ kí ó jẹ́ tiwa kò jẹ́ tiwọn nítorí wípé wọ́n jẹ́ aláìmọ̀kan aláìlóye nípa kíkún tí a ní nínú kristi ọlọ́run ti ṣe ohun púpọ̀ fún wa nípasẹ̀ kristi kí a kúnkún wípé ó ti ṣe ohun gbogbo tí ó yẹ láti ṣe fún wa nípasẹ̀ kristi ìgbàgbọ́ nínú kristi ni ó máa jẹ́ kí a ní ẹ̀kún nínú ọlọ́run àti ọ̀pọ̀ yanturu ọ̀pọ̀lọpọ̀ ohun tí ọlọ́run ti pèsè fún wa ṣùgbọ́n àìmọ̀kan àti àìgbàgbọ́ ni ó máa ń dí ọ̀pọ̀lọpọ̀ lọ́wọ́ tí ó jẹ́ wípé àti mú ìfẹ́ ọlọ́run ṣe àti ìlànà ọlọ́run ṣe kìí jẹ́ tiwọn ẹ̀mí mímọ́ ni ó mú sí paul apostẹ́lì láti kọ́ sí ìjọ wípé àti ṣeyín ní kíkún nínú rẹ̀ àti ṣeyín ní kíkún nínú rẹ̀ ǹjẹ́ kí ó má ṣe dàbí ẹni wípé a dàbí ọmọ olínakúnà tí ó wà ní ilẹ̀ àjèjì tí ó ń wípé ohun gbogbo tí bàbá òun ní ó pọ̀ tó bẹ́ẹ̀ gẹ́ tó jẹ́ wípé àwọn ọmọ ọ̀dọ̀ wọ́n ń jẹ àjẹyó àti àjẹṣẹ́kù ṣùgbọ́n òun kú fún ebi kí ó má bàa jẹ́ wípé tiwa rí bẹ́ẹ̀ ó yẹ kí a kọ́ ẹ̀kọ́ yìí kí a mọ ohun tí a ní nínú kristi a wo ìdánilẹ́kọ̀ọ́ yìí nínú àkòrí mẹ́ta ìkíní ìṣọ̀kan pẹ̀lú kristi ìkejì kìí kú nínú kristi ìkẹta kíkún tí a ní kíkún tí ó jẹ́ tiwa ìkíní ìṣọ̀kan pẹ̀lú kristi jẹ́ kí a tún padà sí kolose orí kejì ẹsẹ̀ ìkẹwàá a sì ti ṣe yín ní kíkún nínú rẹ̀ ẹni tí í ṣe orí fún gbogbo ìjọba àti agbára a ń sọ fún àwọn wọ̀nyí wípé a ti ṣe yín ní kíkún nínú rẹ̀ èyí jẹ́ nínú kristi ó yẹ kí a tọpasẹ̀ ọ̀rọ̀ yìí nínú kristi bí a bá rí ẹni tí ó wọ inú ẹbí wa wá a máa ń sọ wípé ó ti di ara wa ó jẹ́ ọ̀kan nínú wa bí a bá rí ẹni tí ó ti wà ní ìta tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí a bẹ̀ wípé kí ó wọlé tí ó sì gba ìṣèpẹ́ wa tí ó wọlé a máa ń sọ wípé ó wà nínú ilé a máa ń sọ wípé tí a bá sọ wípé níbo ló wà a máa ń tọ́ka sí ilé náà wípé ó wà nínú rẹ̀ bí ó bá jẹ́ pé a fẹ́ fi ohun kan pamọ́ tí a fi sínú àpótí tí a sì ń wá nǹkan wọ̀nyí ọmọ wa máa rán wa létí wípé ó wà nínú rẹ̀ a sì tọ́ka sí àpótí èyí jẹ́ wípé bí a bá fẹ́ wá nǹkan wọ̀nyí nǹkan yìí tí a ń wá a ó rí níbi tí a fi pamọ́ sí nínú àpótí mo ṣe àpèjúwe yìí kí ó lè yí ọ dáradára wípé nígbà tí a sọ wípé a ti ṣe wá ní kíkún nínú rẹ̀ èyí jẹ́ wípé lákọ̀ọ́kọ́ a ní láti kọ́kọ́ wọ inú ẹbí ọlọ́run a ní láti kọ́kọ́ wá sí inú ilé ọlọ́run a ní láti kọ́kọ́ wá sínú ìjọba ọlọ́run a ní láti kọ́kọ́ wá sínú kristi ẹni tí ó jẹ́ olùgbàlà fún wa ó yẹ kí èyí kí ó yé wa dáradára bí ènìyàn bá wà lóde

a sì fẹ́ mú wọ inú ilé kí a ba lè sọ pé ó wà nínú ilé ó jẹ́ wípé ó ní láti gbé ìṣísẹ̀ ó ní láti kúrò lóde níbi tí ó wà kí ó wọnú ilé bákan náà ni àwa tí a ti wà nínú ẹ̀ṣẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwa tí a ń mu ẹ̀ṣẹ̀ bí ẹni mu omi tí a ń jẹ ẹ̀ṣẹ̀ bí ẹni jẹun àwa tí a ń ṣògo nínú ẹ̀ṣẹ̀ àwa tí a ń yangàn nínú ẹ̀ṣẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí a ti wà nínú òkùnkùn tí a ti wà lóde tí a kò sí ní ìjọba ọlọ́run bí a bá fẹ́ sọ wípé a wà nínú kristi a wà nínú rẹ̀ ṣe o mọ̀ wípé kí a tó sọ wípé a sọ wa di kíkún nínú rẹ̀ a ní láti kọ́kọ́ wá sínú rẹ̀ nítorí bẹ́ẹ̀ bí a bá fẹ́ wá sínú rẹ̀ a ní láti gbé àwọn ìṣísẹ̀ kan ìṣísẹ̀ tí a ní láti gbé ni wípé a ní láti ronú pọ̀dà a ní láti gba jésù kristi olúwa gbọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ tí a bá ti rí wípé a gba jésù kristi olúwa gbọ́ ohun tí bẹ́ẹ̀lì sọ ni wípé a ti di ẹni tí ó wà nínú jésù a di ẹni tí ó wà nínú jésù yẹ kí a wo éfésù orí kìíní ẹsẹ̀ ìkeje nínú ẹni tí àwa ní ìràpadà wa nípa ẹ̀jẹ̀ rẹ̀ nínú ẹni tí ó ń sọ nípa jésù wípé bí a bá wọ inú jésù bí a bá wá sínú ìjọba jésù bí a bá kúrò nínú òkùnkùn bí a bá kúrò nínú ọ̀ṣẹ̀ bí a bá gbé ìṣísẹ̀ ìrònúpọ̀àdà àti ìgbàgbọ́ a di ẹni tí ó wọ inú jésù a ní ìràpadà nípa ẹ̀jẹ̀ rẹ̀ ìdáríjì ẹ̀ṣẹ̀ wa gẹ́gẹ́ bí ọ̀rọ̀ oore ọ̀fẹ́ rẹ̀ nítorí bẹ́ẹ̀ ó yẹ kí ó yé wa wípé àwa tí a ti wà lóde tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwa tí a kò lọ́lọ́run tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwa tí a kò sí nínú ìmọ́lẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwa tí a kò sí nínú ìjọba jésù tẹ́lẹ̀tẹ́lẹ̀ a ní gbé ìṣísẹ̀ ìgbàgbọ́ ìgbésẹ̀ ìrònúpọ̀àdà kí a wá sínú kristi kí a gbàdúrà títí a ó fi rí wípé adarí ẹ̀ṣẹ̀ wa jì wá gẹ́gẹ́ bí ọ̀rọ̀ oore ọ̀fẹ́ rẹ̀ àti wípé bí a bá ti ń wọ inú kristi ìdálẹ́bi yóò lọ ní ìgbésẹ̀ ayé wa nínú róòmù orí kẹjọ ẹsẹ̀ ìkíní ǹjẹ́ ẹbí kò sí nísinsìnyí fún àwọn tí ó wà nínú kristi jésù ṣe ó fi èsì ohun tí a ń kà dáradára tí ó wà nínú kristi jésù àwọn tí ó ti gbé ìgbésẹ̀ ìrònúpọ̀àdà tí wọ́n ti wọ inú jésù lọ àwọn tí ó ti gbé ìgbésẹ̀ ìgbàgbọ́ tí wọ́n ti gba jésù olúwa gbọ́ gẹ́gẹ́ bí olúwa àti olùgbàlà wọn ó ní ẹbí kò sí ìdálẹ́bi kò sí nísinsìnyí fún àwọn tí ó wà nínú kristi jésù àwọn tí kò rìn nípa ti ara bí kò ṣe nípa ti ẹ̀mí ẹsẹ̀ ìkejì nítorí òfin ẹ̀mí ìyè nínú kristi jésù ti sọ mí di òmìnira lọ́wọ́ òfin ẹ̀ṣẹ̀ àti ti ikú gẹ́rẹ́ tí a bá ti gbé ìgbésẹ̀ ìgbàgbọ́ yìí tí a ti kúrò lóde tí a ti wọ inú ilé tí a ti kúrò lọ́dọ̀ èṣù tí a ti di ẹbí ọlọ́run tí a wọnú ẹbí ọlọ́run tí a ti mú orúkọ wa kúrò nínú ìwé àwọn ẹlẹ́ṣẹ̀ ìwé ọ̀daràn tí a ti kọ orúkọ wa sínú ìwé ìyè lọ́run kí a kúnkún sọ wípé nígbà tí a ti wọ inú kristi ìdálẹ́bi lọ òṣì lọ ìdájọ́ tí ìbádé bá wa ní ayérayé ó kúrò àti wípé a sọ wá di òmìnira ẹ̀ṣẹ̀ tó ti ń jẹ gàba lórí wa tẹ́lẹ̀tẹ́lẹ̀ a mú kúrò a di ẹni tí ó ní òmìnira kúrò lọ́wọ́ òfin ẹ̀ṣẹ̀ àti ti ikú wo Kọ́rìntì kejì orí karùn-ún láti ẹsẹ̀ ìkẹtàdínlógún nítorí náà bí ẹnikẹ́ni bá wà nínú kristi sórí ó ní bí ẹnikẹ́ni bá wà nínú kristi ó ti di ẹbí ọlọ́run ó ti gbé ìgbésẹ̀ ìrònúpọ̀àdà àti ìgbàgbọ́ ó ti wọ inú kristi lọ ó jẹ́ wípé kristi ni ó jẹ́ olùgbàlà rẹ̀ wípé bí ọlọ́run bá fẹ́ wò ó a rí kristi kí ó tó rí a rí wípé a ti bò ó pẹ̀lú ẹ̀jẹ̀ jésù pẹ̀lú oore ọ̀fẹ́ ọlọ́run àti wípé gbogbo ẹ̀ṣẹ̀ àti ìdálẹ́bi ìgbésí ayé rẹ̀ oore ọ̀fẹ́ kristi ó ti mú nǹkan wọ̀nyí kúrò nítorí náà bí ẹnikẹ́ni bá wà nínú kristi ẹnikẹ́ni ló wí ìbáṣe ọmọdé ìbáṣe àgbà ìbáṣe púrúǹtù ìbáṣe ọ̀mọ̀wé bí ẹnikẹ́ni bá wà nínú kristi ó ṣeéṣe ìbáṣe júù tàbí ìbáṣe kéferì
eni ti o ti je aborisa tele tele bi eni keni ba wa ninu Kristi o sese ki iru eni be ki o ma mo we ki o ma mo we ka o sese ki iru eni be ki o ma ti koja abule re tele tele lati lo si oke oku bi eni keni eni keni bi o ba wa ninu Kristi o sese ki o je wu pe ijo wa nihi ni o tin josi tabi ijo miran ni o tin josi bi eni keni ba wa ninu Kristi o di eda titun o di eda titun o di eda titun ohun atijo ti koja lo kiyesi won si di titun ohun ti an so ti o ye wa gbangba ninu oro olorun ni we pe bi abati wo inu Kristi ti a ko ese sile a o ri wi pe igbe aye otun ni o ma gbe a o ma rin ni irin otun yo je irin ododo a o je eda titun yo wa ninu wa ete ati ilana igbe aye wa yo di titun okan wa yo di titun eri okan wa yo di titun ilana ti an tele yo di titun agbara otun lati bori ese yo wonu igbesi aye wa ki se be nikan ini titun ni yo je ti wa opin ajo wa yo si je opin titun awa ti o je wipe tele tele a je igi idana ti o ye ki a so sinu ina ro apadi sugbon nigba ti a ba gba Jesu ti a wa sinu Kristi o je wipe opin otun ni yo je ti wa e ti a ba fi so wa sinu ina tele tele a o lo si orun rere bi a ba so wipe a wa ninu Kristi o ye ki o ye wa wipe opolopo ni o je wipe won ko si ninu Kristi awon ti ko si ninu Kristi kini a ti mo ti won si kini a le so nipa ti won je ki a wo Jobu ori kefa ese ikokanlelogun nje nisisiyi eyin dabi won eyin ti eyin ri iresile mi ayasi foyin o ti an so nihin ni wo pe awon ti o ba je wo pe won ko mo olorun ti won ko si ninu Kristi bi won ba ni idamu bi won ba ni ri re sile bi won ba ri ohun kohun aya yo ma fo won o ma jaya nitori wo pe won je eni ti ko mo olorun ki a kunkun so wo pe won dabi ohun asan niwaju Oluwa nitori wepe won ko ni agbara ti o wa ninu Olorun ati ti o wa ninu Kristi e je ki a wo Isaiah ori ogoji ese ikokan ese iketadilogun gbogbo orile ede ni o dabi ofo asan niwaju re a se ka won si fun bi ohun ti o reyin ju ofo ati asan lo bi a ko ba ni Kristi a je bi ofo ati asan awon ohun omule mofo aye la ma sato leyin a ko si ni ere kankan nipase won nitori eni ti ko lolorun eni ti ko ni Jesu o dabi ofo ati asan ninu Johanu ori kedogun ese karun o ni emi ni ajara eyin le eka eni ti o n gbe inu mi ati emi ninu re oni yo so eso opolopo nitori ni yiya ara yin kuro lodo mi e ko le se ohun kan bi aba fe je eni ti o le se ohun kan eni ti o ni lari ni waju Oluwa eni ti o ni opolopo ore ofe ni waju Oluwa igbese ti ani lati gbe ni we pe ki a wa sodo Olorun nipasẹ Jesu Kristi ki a wo inu Jesu lo ki a gbe igbese ironu pada ati igbagbo ki a ba le je ti Olorun o ni bi a ba se be opolopo anfani ni o je ti wa nitori wi pe a ni isokan pelu Jesu Kristi ninu Efesu ori keji ese ikefa o si ti ji wa dide pelu re o si ti mu wa wa joko pẹ̀lú rẹ̀ nínú àwọn ọ̀run nínú Kristi Jesu àjòkó nípa ti ẹ̀mí nínú àwọn ọ̀run èyí jẹ́ wípé kọjá àwọsánmọ̀ kọjá àwọn ẹ̀mí òkùnkùn kọjá agbára satani àti àwọn áńgẹ́lì búburú àjòkó nínú Kristi
ninu awon orun eyi ni anfani wa bi a ba je ti olorun eyi ni anfani wa bi a ba gba jesu christi gbo eyi ni anfani wa bi a ba ri daju wi pe ati gbe igbese igbagbo a se ti wo inu christi lo nitori be bi o ba ti igba olorun gbo bi o ba ti wa ninu jesu christi o ye ki o gbe igbese igbagbo loni nitori wi pe eni ti ko ba si ninu christi o je asan o je opo ninu efeso orikeji ese ikejila pe li akoko na eyin wa lai ni christi eje ajeji si anfani awon loto israeli ati alejo si awon majemu ileri ni lai ni ireti lai ni olorun le aye eni ti o ba wa lai ni christi o je eni ti ko ni ireti o je eni ti ko lolorun o je eni ti o je pe bi o ba ku a lo sinu orun apadi sugbon bi a ba ti di ti olowa bi a ba ti di christi bi a ba ti gbe igbese igbagbo bi a ba ti ko ese wa sile bi a ba ti gba jesu christi olowa gbo ti a si mo wi pe oun ni aropo wa oun ni a fi se ebo fun wa oun ni o so wi pe ki olorun ki o dariji wa nitori eje ti o ta sile fun wa bi a ba ti gbe igbese igbagbo yi a ti di okan pelu christi a si ti fi iye wa pamo ninu christi ninu pelu christi ninu olorun wo kolose ori keta kolose ori keta ese keta nitori eyin ti ku a si ti fi iye yin pamo pelu christi ninu olorun a fi iye wa pamo pelu christi ninu olorun o je wo pe jesu ni olugbala wa jesu ni abo wa Jesu ni asaju wa oni o si lo pese aye sile fun wa li orun ati fi wa pamo pelu christi ninu olorun je ke a wo kikun ti a ni ninu christi kikun ti a ni ninu christi mo tun ka kolose ori keji ese kewa a si ti se yin ni kikun ninu re duro nibe a si ti se yin ni kikun ninu re mo fe ki o wo apejuwe yi bi abari kanga omi ti a si ni koroba ti o je wi pe o sofo bi a ba fe pon omi ti a fe ki omi yi ki o kunu garawa ti a fe bu omi si a o ju koroba tabi garawa yi a o ju sinu kanga o seese ki koroba yi ki o wa lori kanga nitooto o ni idapo pelu kanga yi sugbon ko ni ekunrere omi sugbon nigba ti a ba mi koroba yi ti a je ki o wo inu omi lo ti o wo inu omi de isale bi a ba fe pa soke a ri wi pe ohun ti a ju sinu kanga o kun fun omi bakan naa ni ki a to mo christi ki a to wa ninu christi christi je christi dabi kanga omi iye bi o ba ranti ninu johanu ori kerin johanu ori kerin nigbati jesu christi ti o ba obirin kan ara samaria soro won soro nipa kanga omi je ke aka lati ese kepa johanu ori kerin kanga jacob si wa nibe nitori na bi o ti re jesu tan nitori irin re bẹẹli o joko leti kanga o si je iwon wakati kefa ojo obirin kan ara samaria si wa lati pa omi jesu si wi fun pe fun mi mu nitori awon omo ehin re ti lo si ilu lo ira onje nigba na le obirin ara samaria na wi fun pe e ti ri ti iwo fi ti se Jew fi n bere ohun mimu lowo mi emi eni ti se obirin ara samaria nitori ti awon Jew ki ba awon ara samaria lopo Jesu dahun o si wi fun pe iba se pe iwo mo ebun olorun ati eni ti o wi fun o pe fun mimu iwo iba si ti bere lowo re ohun iba si fi omi eye fun o obirin naa wi fun pe ogbeni iwo ko ni nkan ti iwo fi fa omi
bẹ́ẹ̀ni kànga náà jìn níbo ni ìwọ gbé ti rí omi iyì náà. Ẹsẹ̀ kẹtàlá Jésù dáhùn ó wí fún un pé ẹnikẹ́ni tí ó bá mu nínú omi yìí òrùn gbẹ yóò sì tún gbẹ, ṣùgbọ́n ẹnikẹ́ni tí ó bá mu nínú omi tí èmi ó fi fún un òrùn gbẹ kì yóò gbẹ mọ́ láé, ṣùgbọ́n omi tí èmi ó fi fún un yóò di kànga omi nínú rẹ̀ tí yóò máa sun sí iyì àìnípẹ̀kun. Níhìn ni Jésù Kristì ti ṣe àpẹẹrẹ wípé òun dàbí omi kànga, kànga omi, wípé bí ẹnikẹ́ni bá wá sínú Kristì, kí á tó mọ Kristì, a dàbí ládùúgbò tàbí bí garawa tó ṣòfò. A kò ní iyì, a kò ní àlàáfíà, a kò ní ìdáríjì, a kò ní ìrètí ọ̀run, a ṣòfò. A kò ní ẹ̀bùn ọ̀run ní ìgbésí ayé wa, ṣùgbọ́n bí a bá ti wá sínú Kristì, tí a rì wá bọ inú kànga omi iyì, ó dájú wípé a ó kùn pẹ̀lú omi iyì látinú Kristì. Bí o bá padà sí Kólósè orí kejì ẹsẹ̀ ìkẹwàá, ó yẹ kí ó yé ọ nísinsìnyí. A sì ti ṣe yín ní kíkún nínú rẹ̀ nígbà tí a ti wọ inú Kristì, nígbà tí a ti jẹ pẹ̀lú Kristì, a ti gbàgbọ́ nínú Kristì, a ti ṣe wá lọ́kan pẹ̀lú Kristì. Nígbà tí a ti wọ inú Kristì, a ní kíkún nínú rẹ̀. Ohun gbogbo tí ó yẹ kí ó jẹ́ tiwa nínú Kristì, òun ni a fi wé omi tí ó wà nínú kànga. Bí a bá gbàdúrà, bí a bá gbàgbọ́, bí a bá wà pẹ̀lú Kristì nígbà gbogbo, a ó ní kíkún wa nínú rẹ̀. Jẹ́ kí n ka àwọn ẹsẹ̀ Ọlọ́run pọ̀ kí ó lè yí ọ dáradára. Nínú Éfésù orí kìíní ẹsẹ̀ ìkẹta, olùbùkúnlé Ọlọ́run àti Bàbá Jésù Kristì Olúwa wa, ẹni tí ó ti fi gbogbo ìbùkún ẹ̀mí nínú àwọn ọ̀run bùkún wa nínú Kristì. Èyí ni a ń pè ní kíkún wa nínú Kristì. Ó ti fi gbogbo ìbùkún ẹ̀mí, a kò fi ọ̀kan sílẹ̀. Ohun gbogbo tí ó yẹ fún wa gẹ́gẹ́ bí ìgbàlà, ohun gbogbo tí ó yẹ wá gẹ́gẹ́ bí ìsọdi mímọ́, ohun gbogbo tí ó yẹ wá nínú ìjọba Ọlọ́run gẹ́gẹ́ bí agbára ẹ̀mí mímọ́, ohun gbogbo tí ó yẹ wá gẹ́gẹ́ bí agbára tí ó lè lé àrùn àti àìsàn lọ ní ìgbésí ayé wa, agbára tí túni sílẹ̀, agbára tí dáni ní ìdè, gbogbo rẹ̀ pátápátá ni a sọ wípé a ti fún wa ní gbogbo ìbùkún ẹ̀mí láti inú àwọn ọ̀run nínú Kristì Jésù. Nítorí bẹ́ẹ̀, ó yẹ kí a mọ̀ wípé kíkún wa inú Kristì ló wà. Àwọn ohun tí ó yẹ kí ó jẹ́ tiwa, a ó rí wọn gbà nínú Kristì. Kí a wo Pétérù kejì orí kìíní, Pétérù kejì orí kìíní ẹsẹ̀ ìkẹta àti ẹsẹ̀ ìkẹrin, kí a rí àpèjúwe kíkún wa nínú Kristì. Pétérù kejì orí kìíní ẹsẹ̀ ìkẹta, bí agbára rẹ̀, bí Ọlọ́run ti fún wa lí ohun gbogbo tí í ṣe ti iyè àti ti ìwà bí Ọlọ́run nípa ìmọ̀, ẹni tí ó pè wá nínú ògo àti ọlá ńlá rẹ̀. Ó ń sọ níyìn wípé gẹ́gẹ́ bí agbára Ọlọ́run ti rí, ó ti fún wa ní ohun gbogbo. Èyí ni ó jẹ́ kíkún wa nínú Kristì. Bí a bá ń fẹ́ ìwòsàn, kò tún lẹ́tọ̀ fún wa láti lọ sí ìdí òrìṣà wípé ìwòsàn wà nínú Kristì. Bí a bá ń fẹ́ àlàáfíà, kò tún lẹ́tọ̀ fún wa láti lọ sí ibojì tàbí sínú ayé, àlàáfíà wa wà nínú Kristì. Bí a bá ń fẹ́ agbára, kò tún lẹ́tọ̀ fún wa láti lọ sí ìjìnlẹ̀ òkùnkùn tàbí àwọn ẹgbẹ́ òkùnkùn, nítorí wípé agbára tí a nílò ó wà nínú Kristì. Ó ti fún wa ní ohun gbogbo tí ṣe ti iyè àti ti ìwà bí Ọlọ́run. Bí a bá ń fẹ́ agbára láti borí ẹ̀ṣẹ̀, agbára láti gbé ìgbésí ayé òdodo, agbára láti ní ìwà mímọ́, ohun gbogbo tí ó yẹ wá, ohun gbogbo tí yóò pèsè wá sílẹ̀, tí yóò múra wá sílẹ̀ fún ọ̀run rere, a ti fi wọ́n fún wa nínú Kristì. Tún wò ó lẹ́ẹ̀kan sí, bí agbára rẹ̀, bí Ọlọ́run ti fún wa lí ohun gbogbo tí í ṣe ti iyè àti ti ìwà bí Ọlọ́run nípa ìmọ̀ ẹni tí ó pè wá nípa ògo àti ọlá ńlá rẹ̀. Ẹsẹ̀ ìkẹrin, nípa èyí tí ó ti fi àwọn ìlérí rẹ̀ tí ó tóbi púpọ̀, tí ó sì ṣe iyebíye fún wa. Ó ti fi àwọn ìlérí tí ó tóbi púpọ̀ àti àwọn ìlérí tí ó ṣe iyebíye, ó ti fi wọ́n fún wa. Pé nípa àwọn ìlérí wọ̀nyí,
wipe nipa iwon yi ni ki eyin ki o le di alabapin ninu iwa olorun nigbati eyin ba ti yo kuro ninu ibaje tin be ninu aye nipa ife kufe awon ese oro olorun won yi won je ki o ye wa wipe tito wa o wa ninu Kristi wipe anito ati anisheku nipa ti emi ati nipa ti ara wipe o wa ninu Kristi ki a kon kon so wipe ohun gbogbo ti anilo nipa ti ara nipa ti emi gbogbo nkan won yi ni ati pese sile fun wa nitori wipe kikun wa wa ninu Kristi ki a mu won ni okookan igbala wa je pipe ninu Kristi ko si omiran ti eniyan le se tabi ti angeli le se tabi ti Mose ti o ti koja lo tabi elomiran ti n bo wa ti o le se nipa igbala wa kiki wipe ki a ronu pada ki a gba Jesu Kristi lo agbo a o si gba wala nitori be je ki o ye o wipe igbala wa ninu Kristi bi o ba gbadura bi o ba ko ese sile bi o ba gba Jesu Kristi lo agbo a o gba okan re la ki se be ni kan soso a ri wipe leyin igba ti a ba ti ni igbala iwa mimo eso di mimo ni ati pese sile fun wa ninu Kristi Jesu eje re ni ma so ni di mimo eje re ni ma mu ki okan wa ki o funfun lawo lawo ninu Efeso ori karun ese iketa dilogbon ki ohun ki o le mu wa sodo ara re bi ijo ti o li ogo li aini abawon tabi alebu kan tabi iru nkan ba won ni sugbon ki o le je mimo ati aini alaini aboku wepe bi e ba fe iso di mimo wepe ki okan wa emi wa inu wa ki o di mimo patapata ari wepe ninu Kristi ni awon nkan wonyi ni won je ti wa wepe a le so wa di mimo bi abato olorun wa nipa igbagbo ninu Kristi ki se be ni kan soso bi e ba n fi agbara agbara ti emi a so fun awe pe eyin o gba agbara nigbati emi mimo ba bale yin agbara fun ise esin olorun yo je ti wa bi abato olorun wa nipase Jesu Kristi bi o ba je pe ani aisan ni ago ara wa o ye ki a mo wepe nipa ina Kristi ni amu wa larada nitori be bi a ba wa si ese agbelebo ti a ti so fun olorun wepe a n fe ki gbogbo aisan ki o kuro ni igbesi aye wa bi a ba gba olorun gbo o daju pe a o mu wa larada bi o si je wepe a n fe ipese ni igbesi aye wa ohun gbogbo ti o ye fun wa ohun gbogbo ti o ye wa ni a ti fi pamo ninu Kristi fun olukuluko wa ninu Filipi ori kerin ese ikokandilogun sugbon olorun mi yo pese ni kikun fun gbogbo aini yin gege bi oro re ninu ogo ninu Kristi Jesu o ti ale lati mo ni wo pe iba se igbala ni ninu Kristi nikan le ati le ri tabi isodi mimo nipase Kristi nikan soso lati le ri tabi agbara emi mimo nipase Kristi nikan soso lati le ri tabi anfe iwosan ni bi a ba gbadura ni oruko Jesu a o ri tabi anfe ipese ni igbesi aye wa wepe olorun yo pese ni kikun fun gbogbo aini wa ninu gege bi oro re ninu ogo nipase Kristi tabi ninu Kristi o ye ki o ye wa wepe ohun gbogbo ti olorun ri wepe anilo ninu aye ati ni ayeraye ni ati fi pamo fun wa ninu Kristi bawo ni kikun yi bawo ni o se le je ti wa eyi ni o mu wa lo si akori keta ki a wo Kolose lekan si ori keji ese ikewa a se ti se yin ni kikun ninu re a se ti se yin ni kikun ninu re ki o ye wa wepe opolopo ni o ma n lo si ilesin ti won si ti n lo lati igba ewe fun ojo pipe sugbon ti o je wipe igbala Kristi ko je ti won sibe sibe an fi ye wa wipe a ti se wa ni kikun ninu re awon miran papa won wa si ijo wa nihin sugbon kikun ninu Kristi gbogbo ibukun atorun wa ninu Kristi ko je ti won kini se ohun ti o fa ni wipe won ko ni imo awon ohun ti o ye ki o je ti wa won ko si le gbadura agbayori ki won ki o ni suru titi a o fi bukun won lati oke wa
tàbí ó jẹ́ wípé wọ́n jẹ́ ọ̀lẹ wọ́n ṣe ìmẹ́lẹ́ nínú àdúrà gbígbà tàbí kí ó jẹ́ wípé àìgbọ́ràn wà ní ìgbésí ayé wọn ṣùgbọ́n bí a lè mú àìgbọ́ràn kúrò tí a mú ẹ̀ṣẹ̀ kúrò tí a mú ìmẹ́lẹ́ nípa ti àdúrà gbígbà tí a mú kúrò tí a sì ní ìmọ̀ tí ó péye nínú ọ̀rọ̀ ọlọ́run ó dájú wípé àwọn ohun tí ó yẹ kí ó jẹ́ tiwa nínú kristi a ó fi wọn fún wa nítorí a ti ṣe yín ní kíkún nínú rẹ̀ kí ni ohun tí a lè fi èyí wé tàbí kí ni a rí èyí sí nígbà tí a ti ṣe wá ní kíkún nínú rẹ̀ tí ó jẹ́ wípé ohun gbogbo ìbùkún ọ̀run ó yẹ kí ó jẹ́ tiwa báwo ni ó yẹ kí a ti máa gbàdúrà jẹ́ kí a wo Jòhánù orí kẹrìnlá láti ẹsẹ̀ ìkẹtàlá ohunkóhun tí ẹ̀yin bá sì béèrè lé orúkọ mi ìbáṣe ìgbàlà ohunkóhun tí ẹ̀yin bá sì béèrè lé orúkọ mi ìdáríjì ẹ̀ṣẹ̀ ni ìrètí ọ̀run ni ìyẹ́ àníkẹ̀kùn ni ohunkóhun tí ẹ̀yin bá sì béèrè lé orúkọ mi òun náà lèmi ó ṣe kí a lè yin bàbá lógo nínú ọmọ ó ń sọ fún wa wípé bí ó bá jẹ́ wípé a rí pé nínú ọkàn wa a kò tí ì sọ wá di mímọ́ a rí pé nínú ọkàn wa gbòǹgbò ẹ̀ṣẹ̀ ṣì wà níbẹ̀ síbẹ̀ a rí pé nínú ọkàn wa nígbà mìíràn bí ènìyàn bá ṣẹ̀ wá ẹ̀tanú máa ń wá sínú ọkàn wa ó máa ń dàbí ẹni pé bí a kò tilẹ̀ gbẹ̀san ẹ̀mí àti gbẹ̀san èrò àti gbẹ̀san ó máa ń pọ̀ jọjọ nínú ọkàn wa ó ní bí a bá béèrè lọ́wọ́ ọlọ́run wé pé kí ó sọ wá di mímọ́ nítorí ohunkóhun tí ẹ̀yin bá sì béèrè lé orúkọ mi òun náà lèmi yóò ṣe bí o bá fẹ́ di ẹni tí ó ní ìsọ̀rí mímọ́ ẹni tí ó ní ìwà mímọ́ ẹni tí ó ní òdodo ẹni tí ó jẹ́ wípé ìgbésí ayé rẹ yóò dàbí ti kristi nínú àti lóde ó lè béèrè lọ́wọ́ ọlọ́run ohunkóhun tí ẹ̀yin bá sì béèrè lórúkọ mi òun náà lé èmi ó ṣe bí a bá sọ pé ohunkóhun tí ẹ̀yin bá béèrè lórúkọ mi àwọn mìíràn ìwòsàn nìkan ṣoṣo ni wọ́n máa ń béèrè àwọn mìíràn ìdáǹde nìkan ṣoṣo ni wọ́n máa ń béèrè wọn kì í béèrè wípé kí a fún wọn ní ìgbàlà kí a lè pèsè wọn sílẹ̀ fún ọ̀run kí a lè pèsè wọn sílẹ̀ fún bíbọ̀ kristi ó yẹ kí a mọ̀ wípé ìgbàlá ju ìwòsàn lọ ó yẹ kí a mọ̀ wípé ìsọdi mímọ́ ó ju ìwòsàn lọ ó yẹ kí a mọ̀ wípé bí agbára ọlọ́run agbára ẹ̀mí ọlọ́run bí ó bá sọ̀kalẹ̀ sí ìgbésí ayé wa pẹ̀lú iná ẹ̀mí tí ó jó àwọn nǹkan tí kò níláárí ní ìgbésí ayé wa ó yẹ kí a mọ̀ wípé ìfikún ni agbára ẹ̀mí ọlọ́run ó ju àwọn nǹkan kéékèèké mìíràn tí a máa ń béèrè lọ ohunkóhun tí ẹ̀yin bá béèrè bí orúkọ mi ìbáṣe ìgbàlà ìbáṣe ìsọ̀rí mímọ́ ìbáṣe ìfi agbára ẹ̀mí ọlọ́run kún ni ó ní òun náà lèmi ó ṣe bí ó bá sì jẹ́ ìwòsàn ó ní èmi ó ṣe é bí ó bá jẹ́ ìdáǹde ó ní èmi ó ṣe é bí ó bá jẹ́ pé kí a pèsè fún àìní rẹ ó ní èmi ó ṣe é òun náà lèmi ó ṣe kí a lè yin bàbá lógo nínú ọmọ nínú ẹsẹ̀ ìkẹrìnlá bí ẹ̀yin bá béèrè ohunkóhun ìgbàlà ni ohunkóhun ìsọ̀rí mímọ́ ni ohunkóhun agbára ẹ̀mí ọlọ́run ní ìgbésí ayé rẹ ni ohunkóhun oore ọ̀fẹ́ ju bẹ́ẹ̀ lọ tí ó fi lè máa gbé ìgbésí ayé aṣẹ́gun lórí ẹ̀ṣẹ̀ bí ẹ̀yin bá béèrè ohunkóhun lé orúkọ mi èmi ó ṣe é ní Jòhánù orí kẹ̀ẹ́dógún ẹsẹ̀ ìkeje Jòhánù orí kẹ̀ẹ́dógún ẹsẹ̀ ìkeje bí ẹ̀yin bá ń gbé inú mi tí ọ̀rọ̀ mi bá sì ń gbé inú yín ẹ ó béèrè ohunkóhun tí ẹ bá fẹ́ a ó sì ṣe é fún yín bí ọlọ́run bá fún wa ní àǹfààní tí ó tóbi tó báyìí wípé a lè béèrè ohunkóhun tí a bá fẹ́ tí a sì rí wípé ìní lọ́run ààyè lọ́run ilé ògo lókè wípé ojú tọ́rọ́ kọ́bọ̀ tí a máa ń béèrè lọ èé ṣe tí a kò fi béèrè lọ́wọ́ ọlọ́run wípé nígbà tí a bá pa ojú dé ní ikú wípé a fẹ́ rí ọlọ́run a fẹ́ rí jésù kristi lójúkojú èé ṣe bí a bá mọ̀ wípé láti dé ọ̀run láti jókòó lórí ìtẹ́ pẹ̀lú jésù kristi láti ní àlàáfíà nínú ọkàn wa kí a sì rí wípé a ti mú gbogbo ìdálẹ́bi a ti mú kúrò bí a bá mọ̀ wípé àwọn nǹkan wọ̀nyí ṣe iyebíye ìgbàlà ẹ̀mí wa wípé òun ni ọ̀rọ̀ tí ó tóbi jù tí ó pọ̀ jù èé ṣe tí a kò fi béèrè lọ́wọ́ ọlọ́run bí a bá mọ̀ wípé ìsọ̀dí mímọ́ ní ohun tó ṣe pàtàkì tí a ó lè fi rí ojú ọlọ́run nítorí ó wípé láì sí ìwà mímọ́ kò sí ẹni tí yóò rí ọlọ́run bí a bá mọ̀ wípé a ti pèsè rẹ̀ sílẹ̀ fún wa wípé àǹfààní wa ni ogún àti ìní wa ni láti ní ìsọdi mímọ́ èé ṣe tí a kò fi béèrè lọ́wọ́ ọlọ́run bí a bá mọ̀ wípé a jẹ́ aláìlágbára wípé àfi bí agbára ẹ̀mí ọlọ́run bí ó bá wá sí ìgbésí ayé wa kí ó sọ wá jí
ki o fi ina mi ki o fi jo gbogbo ti ko ni lari ni igbese aye wa ki o fun ni agbara ati gbadura agbara lati di ilere olorun mu agbara lati duro tiri ninu inu ni bini agbara lati se asepe aseye ise esin onigbagbo bi a ba ri pe aje alai lagbara aje eni ti o ni rewesi pe a ko ni itara ti o ye ki a ni ti a si mo wi pe bi ina emi olorun bi o ba sokale le wa lori bi agbara emi olorun bi o ba sokale le wa lori wi pe gbogbo aigbagbo ni yo pora gbogbo irewosi ni yo fo lo gbogbo ki a ma sun ninu adura ni yo fo lo ati wi pe gbogbo aile duro ti olorun ni yo sa lo ni igbese aye wa e se ti a ko fi bere wi pe an fi agbara olorun an fi agbara olorun bi a ba ti gba kan wala bi a ba ti so wa di mimo wi pe an fe agbara ifikun ni agbara olorun e se ti a ko fi bere oni bi eyin ba n gbe inu mi ti oro mi sin gbe inu yin e o bere ohunkohun ti e ba fe a o se se fun yin o ye ki a mo wi pe ohun gbogbo ni o ti setan ohun gbogbo ni Jesu Kristi ni o ti ra fun wa ni o ti pese fun wa ninu Romu ori kejo ese ikejilelogbon eni ti ko da omo ohun ti kara re si sugbon ti o jowo re lowo fun gbogbo wa yo ha ti se ti ki yo fun wa li ohun gbogbo pelu re lofe ofe nigbala ki se wi pe a nfe owo lati ra igbala olorun yo fun wa ni ohun gbogbo lofe ohun fe so di mimo ni ofe ni ohun fe agbara emi ni igbese aye re ofe ni ohun fe ki agbara emi olorun ki o wa ta oji ki o wa so oji ofe la ngba lowo olorun ohun fe iwosan ni ofe la ngba lowo olorun tabi ohun fe idande idanisile lowo awon emi okun ti o na olowo ofe la ngba ibukun orun yanturu ni igbese aye re lo nfe ni o ni olorun fun rara re ti ko da omo re si sugbon ti o jowo re lowo fun gbogbo wa lati ko ese wa lo ohun ki o ha fun wa ni ohun gbogbo pelu Kristi lofe o ye ki a mo wi pe lofe ni ohun gbogbo ti olorun fe lati se fun wa ki a to gbadura e je ki a wo ifihan ori kokanlelogun ifihan ori kokanlelogun lati ese ikepa o si we fun mi pe o pari o si we fun mi pe o pari se o ranti awon oro won yi lori igi agbelebo ohun la tun so nihin emi ni alpha ati omega ipilese ati opin emi o si fi omi fun eni ti o ngbengbe lati orisun omi iye lofe ranti wi pe ofe ni igbala ofe ni isodi mimo ofe ni agbara emi olorun atokewa ofe ni isoji ofe ni iwosan ranti wi pe ofe ni idande ranti pe gbogbo ibukun emi lati orun wa ofe ni eni ti o ba si segun ni yo jogun nkan wonyi emi o si ma je olorun re ohun o si ma je omo mi eni ti o ba se segun yo jogun nkan wonyi an so nipa wo pe nigba ti a ba di orun opolopo ogun ati eni ni yo je ti wa nitori wi pe a wa ninu Kristi igba yi gan ni a ri ekunrere itumo ohun ti a n so fun wa ninu Kolose ori keji ese kewa wi pe ati se yin ni kikun ninu re lẹsẹ kẹsẹ ti a ba ba Jesu pade ni a bẹrẹ si ni tọ kikun inu Kristi wo bi a ba ti n jinlẹ ju bẹẹ lọ ti a ni isọdi mọ a o tun ma tọ jinjin ife ati gbigboro ife ọlọrun ju bẹẹ lọ a o tun ma tọ kikun ninu Kristi a o ma tọ oju bẹẹ lọ bi a ba ti n fa ni agbara emi ọlọrun a o tun ma tọ oju bẹẹ lọ nigba ti o ba ya ti a ba gba wa soke ti a ba pa alada ti a ba ri Jesu Kristi lojukoju ti a ba mu wa lọ si ọrun ti a se je ki a wa ni orun titi lai pelu olorun nigba yi gan ni o ri ijile gbigboro ati giga ati ibu ohun ti o je wi pe ati se wa ni pipe ati ni kikun ninu re nisisiyi a le dide duro lori ese wa lati le to ebon run wo a le dide duro lori ese wa lati le gbadura lati so fun olorun wi pe gba ti a ti se wa ni kikun ninu Kristi e se ti a fi n se bi talaka ese ti a fi n se bi eni ti o lọlọrun ese ti a fi n se bi eni pe ko si ibukun latoke wa ese ti a fi n se bi eni wipe igbala ko si mo tabi isodi mo ko si mo tabi agbara olorun ko si mo eje ki a dide eje ki a gbadura eje ki a so fun olorun wipe ohun gbogbo ti a ti pese sile fun wa
nipa iku Jesu Kristi lori igi agbelebo wipe yo je ti wa o fe igbala ni tireni bi o ba le bere o fe ceremony tireni bi o ba le gbadura o fe agbara mi Olorun lati oke wa ki o so kale le olori ni tireni bi o ba le duro ti Olorun ki o se gbadura ti ti agbara yo fi so kale o fe bukun atorun wa o fe iwosan ni ohun kan ti iba je ati se wa ni kikun ninu re ti wa ni pe ki agbagbo ki a bi ilere Olorun mu ki agbadura o daju wipe yo gbo ti wa.

0: àwọn ènìyàn wọ̀nyí nìyí, ó mọ̀ wí pé ìṣòrí ọ gẹ́gẹ́ bí ẹni tí ń gbàdúrà, ẹni tí ó jẹ́ akíkanjú, ó fẹ́ bá ọ jagun, ó fẹ́ bá ẹbí rẹ jagun, ó rí wí pé bí òun bá lè yọ ọ́ kẹ́lẹ́kẹ́lẹ́ wá láti fún ọ ní ẹ̀kọ́ èké, bí òun bá lè pa ọrun, bí òun bá lè yí ọ lọ́kàn padà, wípé àdúrà rẹ kò ní gbà mọ́, wípé ò ní mọ Ọlọ́run mọ́, wípé Jésù Kristì pàápàá kò ní jẹ́ olùgbàlà fún ọ mọ́, èyí ni a fi ń sọ wípé kí a kíyè sára. Nítorí wípé àwọn alálàá ti máa ń wá, àwọn èké wòlíì ti máa ń wá, àwọn alákatakítí ti máa ń wá, àwọn tí ó máa sọ pé wọ́n ní ohun kan ìmọ̀ ìjìnlẹ̀ ti máa ń wá, àwọn tó máa sọ fún wa wípé wọ́n ní ọgbọ́n kan tí ó tayọ ti Bíbélì, nítorí pé ìwé kan tí ó jẹ́ ó yẹ kó jẹ́ ara Bíbélì ṣùgbọ́n tí ó ti sọnù, àwọn ti rí ìwé náà he, nítorí bẹ́ẹ̀ wá sí ibi ìkọ̀kọ̀ kan kí wọn kí ó lè kọ́ lẹ́kọ̀ọ́, ó ní kí o ṣọ́ra o, wípé wọ́n fẹ́ dì ọ́ ní ìgbèkùn, wọ́n fẹ́ kó ọ lọ sí oko ẹrú, wọ́n fẹ́ mú ọ lọ sí inú ìsìnrú, wọ́n fẹ́ sọ ọ́ di ẹni tí a ó parun. Níhìn-ín ni Paulu apostoli ni ó ti jẹ́ kí ó yé àwọn ènìyàn wọ̀nyí pé ẹ̀kọ́ èké ó máa ń dini nígbèkùn ni, ẹ̀kọ́ èké ó máa ń sọni di aláìlágbára, ẹ̀kọ́ èké ó máa ń pa iná ẹ̀mí wa, ó máa ń parun, ẹ̀kọ́ èké ó máa ń ra wá níyè, ẹ̀kọ́ èké ó máa ń jẹ́ kí a kọjú wa sí oòrùn alẹ́, ẹ̀kọ́ èké ó máa ń yí wa lọ́kàn padà kúrò láti máa tẹ̀lé Jésù, a máa ń di ẹni tí ara níyè tí a tẹ̀lé èṣù láìmọ̀. Kìí ṣe nínú Kólósè nìkan ni a ti ń kìlọ̀ fún wa, nínú Bíbélì la ti ń kìlọ̀ fún wa wípé ewu púpọ̀ ló wà nínú kí a máa tẹ̀lé àwọn wòlíì èké. Ìwọ tí ó jẹ́ wípé bí o tilẹ̀ ń wá sí ẹ̀kọ́ Bíbélì, tí ó ń wá sí ilé ìsìn wa, síbẹ̀síbẹ̀ àwọn wòlíì èké ni kò rí kò sùn rẹ, àwọn wòlíì èké ni wọ́n ń kọ́ lẹ́kọ̀ọ́, ó tún máa ń gba àwọn ìwé mìíràn láti ibòmíràn, ò fẹ́ kí a dìọ̀ ní ìgbèkùn lọ sí oko ẹrú, ṣọ́ra, ewu wà níbẹ̀ o. Yẹ kí a wo Jeremiah orí 29, ẹsẹ̀ ìkẹjọ, nítorí báyìí ni Olúwa àwọn ọmọ ogun wí, nítorí báyìí ni Olúwa àwọn ọmọ ogun Ọlọ́run Ísírẹ́lì wí pé, ẹ má ṣe jẹ́ kí àwọn wòlíì yín tí ó wà láàrin yín àti àwọn aláfọ̀ṣẹ yín tàn yín jẹ, kí ẹ má sì fetí sí àlá yín tí ẹ̀yin ńlá. Nítorí ẹsẹ̀ ìkẹsàn-án, wọ́n sọ àsọtẹ́lẹ̀ èké fún yín lé orúkọ mi, èmi kò rán wọn lé Olúwa wí. Àwọn jẹun wòlíì wọ́n pọ̀ káàkiri, wọ́n fẹ́ gba owó tí o ní, wọ́n fẹ́ gba aṣọ tí ó wà nínú àpótí rẹ, wọ́n fẹ́ gba ìwọ̀nba díẹ̀ tí Ọlọ́run ti fi bùkún ọ. Nítorí bẹ́ẹ̀, nítorí jẹun wọ́n á wá, wọ́n á ní Ọlọ́run ni ó rán wọn sí ọ, wọ́n máa lu aago tàbí wọ́n máa sọ wípé àwọn ń gbà àwẹ̀ ni, àwọn ò tiẹ̀ ronú tiẹ̀, ṣùgbọ́n bí wọ́n ti ń gbà àwẹ̀ tí wọ́n dúró níwájú Olúwa ni Ọlọ́run rán àwọn sí ọ wípé bóyá òjò fẹ́ rọ̀ ni o, bóyá iná ń jó ni, bóyá ìkankan ló fẹ́ ṣẹlẹ̀, ni wọ́n wá kìlọ̀ fún ọ. Bí wọ́n bá sì ti ń kìlọ̀ tán ni wọ́n máa sọ pé ṣùgbọ́n o, tó bá lè ṣe ètùtù, tó bá lè mú owó díẹ̀ wá, tó bá lè ṣe báyìí, ta bá ṣe ètò fún ọ, kò sí ètò mìíràn, gbogbo ètò, gbogbo ìrúbọ ni Jésù Kristì ti parí lórí igi àgbélébò. Èyí ni Ọlọ́run sọ fún wa wípé èmi kò rán wọn o. Àwọn alálàá, àwọn alásọtẹ́lẹ̀, àwọn aláfọ̀ṣẹ, àwọn wòlíì èké, ó ní nítorí wọ́n ń sọ àsọtẹ́lẹ̀ èké fún yín lé orúkọ mi, èmi kò rán wọn lé Olúwa wí. Nítorí bẹ́ẹ̀, ó yẹ kí a ṣọ́ra. Bí wọ́n bá tọ̀ wá wá pẹ̀lú àsọtẹ́lẹ̀, pẹ̀lú ìran, bí wọ́n bá tọ̀ wá wá pẹ̀lú ìṣípayá tàbí ohunkóhun tí ìbàjẹ́, wípé Ọlọ́run kọ́ ló rán wọn. Nítorí jẹun wọ́n ń wówó káàkiri ni wọ́n fi ń tọ̀ yín wá. Nínú Róòmù 4:16, láti ẹsẹ 17, ara èmi sì bẹ̀ yín, ẹ máa ṣọ́ àwọn tí ń ṣe ìyapa àti àwọn tí ń mú ohun ìkọ̀sẹ̀ wá lòdì sí ẹ̀kọ́. ti eyin ko e si kuro ni iso won omo ti o je wepe ki a kuro ni iso eniyan bi abawa loja ti a ri wepe enikan wa ninu iso pelu wa wepe bi a se ntaja papo bi a tin soro ti a fe taja ni eni yi ni o nle awon onibara wa sa bi abaje eni ti o gbon a o se iso ti wa loto eyi ni Paul apostle so fun a wi pe o mo wi pe o n gbianju lati de ijoba orun o si ri eni to fe ko ni eko eke ti o fe gba ire re ti o fe gba sonu ti o fe gba alaafia ti olorun ti fun ti o fe gba sonu igbala ayebaye igbala kuro ninu ase e ti oni nigba ti a we onu kuro ninu eje Jesu eni yi o n fe gba igbala sonu lowo re e si jo wa ninu isokan na e je eni ti ma soro gege bi ore ti ma fi kulukun tele tele o ni sora ki e kuro ni iso won ye ki a ka le kan si mu gbadura we pe ki olorun emi ki o ko awon nkan won yi si tabili o kan aya wa ki a le sa fun eko eke ki a le sa fun awon woli eke ki eni keni ki o ma se gba ire ayeraye lowo wa oni ara emi si beyin e ma so awon tin se iyapa ati awon tin mu ohun ikose wa lodi si eko ti eyin ti ko o ye ki a be lowo wa eko wo ni atiko atiko eko igbala ninu Jesu Christi ni kan soso wo odo agutan olorun eni ti o ko ese aye lo bi enikan ni ba wa nigba na ti o so fun awe pe oruko Jesu eje Jesu irobo Jesu tabi ku Jesu Christi lori igi agbelebo ko to fun igbala wa oni ke a ma sa fun won eko wo la tun ti ko ati ko wi pe bi a ba wa ninu Christi a di eda titun wi pe ohun atijo epe ti a ma nse ki a to di onigbagbo ibura ti a ma bu ki a to di onigbagbo ikunsinu ati odi ti a ma yan ki a to di onigbagbo ati ole ti a ma ja ki a to di onigbagbo ife okunrin ba ara eni je ti a ma nse ki a to di onigbagbo oni bi enikeni ba wa ninu Christi o di eda titun awon ohun atijo iwa irin atijo wonyi won ti koja lo kiyesi won di titun oni kasora o bi enikeni ba mu ohun ikose wa lodi si eko ti eyin ti ko a ko ha ti ko wa nipa ti so di mimo a ko a ti ko nipa agbara emi mimo fun awon ti a so di mimo tabi kini ke a to ma so nipa eko wi pe ko dara ki onigbagbo ki o je eni ti ko birin jo tabi ki obirin ki o je okunrin kan kokunu kobodu ke a ma si lati ile de ile a ko a ti ko wi pe okunrin kan aya kan a si ti ko nipa eko atunse oni ki a sora ke a ma je eni ti n kaakiri ke a ma je eni ti a n fi afefe eko keko gbakiri oni ki a kuro ni iso awon eniyan bee mo gbadura wi pe gege bi olorun ti n kilo fun wa wi pe a o je eni ti n gboran bi a si ti n gboran ibukun ti o wa ninu igboran yoo je tiwa ni oruko Jesu e je ki a wo Heberu ori ketala ese ikesan Heberu ori ketala ese ikesan e ma se je ki a fi oniruru ati eko ajeji gba yin kiri nitori o dara ki a mu yin li okan le nipa ore ofe ki se nipa ounje ninu eyi ti awon ti o ti rin ninu won ko li ere oro die to fun eni ti o fe gboran awon bibeli ese bibeli ti a ka won yi o je ohun ti o ye eni ti o ni emi olorun o je eni ti o ye eni ti o ni igbala awon ojiyan won pa ara won run ni awon to ma jiyan oro olorun wi pe se o je wi pe deeper life nikan ni ati le ko eko oro olorun se o je pe awon elomiran ti o nka bibeli se o je wi pe awon na o ni imo bibeli ni awa ki jiyan eko oro olorun ni a ma nko awon eniyan a si n fe se olore oni a fin so olorun fun o si ri wi pe inu bibeli ni a ti n kawe pe bi a ba je eni ti o feran olorun bi a ba je eni ti o fe tele olorun bi a ba je eni ti o fe gboran eni ti o fe fi orun sere je leyin aye buburu yi wi pe ki a sora ki a ma kiye sara ki eni keni ki o ma se fi imo ati etan asan bi wa ni igbekun gege bi itan eniyan gege bi ipilese eko ti aye eko aye wa ti ki se bi ti Kristi eje ki a pada si Kolose ori keji ese ikesan ati ese ikewa ki a wo idakoro ti a ni fun okan wa ninu Kolose ori keji ese ikesan ati ese ikewa nitori pe ninu re ini ninu Kristi ni gbogbo ekun iwa olorun gbe li ara iyara ninu Kristi oluwa wa olugbala wa oluso agutan wa ninu re ni gbogbo ekun iwa olorun gbe li ara iyara ese ikewa a si ti se yin ni kikun ninu re eni ti se ori fun gbogbo ijoba ati agbara pipe ati ekun Kristi ni o duro gege bi idakoro fun okan wa dipo ki a ma fi ikolu kogba ero awon ti okan won ti poruro gba won soke sodo o ye ki awon onigbagbo simi ki won ki o si gbekele Jesu Kristi patapata ninu Kristi ni gbogbo ekun iwa olorun gbe li ara iyara ye ki o yi owe pe nigbati eniyan shobo nigbati Adamu ati Eva shobo ni ogba Edeni eniyan shobo kuro ninu ipo pipe ti Olorun da si o si shobo si ipo aipe e ti o ba ni ninu je gidigidi eniyan je alaipe nipa ti emi nipa ti iwa bi Olorun ati nipa ti ogbon ati oye gege bi eniyan ti shobo ni ogba Edeni lese kese ni Adamu ati Eva di alaipe ati awon omo ti an bi nipase won ni won di alaipe ati awa papa ki a to mo Kristi le a di alaipe alaipe nipa ti emi alaipe nipa iwa bi Olorun alaipe nipa ogbon ati oye sugbon ninu Kristi ati nipase Kristi ni ati ni igbala kikun oun lo so wa di pepe o fun ni idariji pepe o fun ni alaafia pepe o fun ni ekunrere ore ofe re o fun ni ife pepe ati agbara kikun ati ogbon ati ohun gbogbo lati le je ki aye ti isinsiyi ati ayeraye ki o ni ere fun wa je ki a wo ninu Kolose ori keji ese keta inu eni ti a fi gbogbo ìṣúra ọgbọ́n àti ìmọ̀ pamọ́ sí ó ní bí a bá ń fẹ́ ní ọgbọ́n a sì ń fẹ́ ní ìmọ̀ ìmọ̀ tó lè ṣe wá láǹfààní ní ayé yìí àti ní ayé tí ń bọ̀ nínú Kristi ni a ti lè rí i kí a má ṣe fetí sí àwọn tí ó ń sọ wípé ọgbọ́n kan wà tí ó tún tayọ tó wà nínú bíbélì kí a má ṣe fetí sí àwọn atanijẹ akónisìnà tí wọ́n máa ń sọ wípé ó ṣeé ṣe ní ibi ipò òkú tàbí ní ibi tí wọ́n ń sìnkú sí ibẹ̀ ni wọ́n tún ń lọ lóru láti lè ní ọgbọ́n kan tí ó farasin tàbí tí ó farapamọ́ onírara nínú Kristi ni gbogbo ìṣúra ọgbọ́n àti ìmọ̀ ni a fi pamọ́ sí ó ní kí a má tún rí ẹni tí ó ń lọ sí òkè òkun tàbí ẹni tí ó ń lọ sí aginjù tàbí ẹni tí ó ń lọ sí ìdí igi tàbí sí ìdí òrìṣà tí ó ń wá ọgbọ́n láti lè gbé ìgbésí ayé kan tí yóò rò pé ó dára onírara nínú Kristi ni a fi gbogbo ìṣúra ọgbọ́n àti ìmọ̀ pamọ́ sí wípé bí a bá ti ní Kristi àti ní ohun gbogbo nínú Kolose orí kìíní ẹsẹ̀ ìkọkàndínlógún Kolose orí kìíní ẹsẹ̀ ìkọkàndínlógún nítorí dídùn inú bàbá ni pé kí ẹ̀kún gbogbo lè máa gbé inú rẹ̀ dídùn inú bàbá wa ti ń bẹ lé ọ̀run ni wípé ẹ̀kún ohun gbogbo ní ti ìdáríjì ní ti àlàáfíà ní ti ìgbàlà ní ti ìṣẹ́gun lórí ẹ̀ṣẹ̀ ni ti ife ni ti ore ofe ni ti agbara tabi ogbon tabi onkohun ti anilo lati le gbe igbese aye ti o te olorun olorun o ni didun inu baba ni wepe ki ekun ohun dara dara gbogbo ki o le ma gbe inu re ki atulo si ori ekun wa lati gbadura eje ki a wo peteru keji ori kini peteru keji ori kini ese iketa ati ese ikerin bi agbara re bi olorun ti fun wa li ohun gbogbo ti se ti iye ati ti iwa bi olorun nipa imo eni ti o pe wa nipa ogo ati ola nla re o nso fun wa wepe gbogbo ohun ti o je mo iye ati ti o je mo iwa bi olorun iwa mimo iwa ododo iwa otito iwa fun omo leyin kristi wepe gbogbo re patapata le ati fun wa ninu olorun ninu kristi ninu ese ikerin nipa eyi ti o ti fi awon ileri re ti o tobi popo ti o si se iyebiye fun wa pe nipa iwon yi ni ki eyin ki o le di alabapin ninu iwa olorun nigbati eyin ba ti yo kuro ninu ibaje ti nbe ninu aye nipa ife ko fe ohun ti oro olorun yi nso fun ani wepe gbogbo ohun ti o ye fun wa lati ni idariji ese lati ni agbara lori ese lati gbe igbese aye iwa mimo lati gbe igbese aye ti o te olorun ti o wo olorun wepe a fun wa ninu kristi nitori be o ye ki a to olorun lo bi a ba ti je eni ti amusina nipa eko eke eko odi nipa asa aye ati nipa awon omiran ti ko ni lari o ye ki a to olorun lo ki a so fun pe ki o dariji wa ki a si se ipinu ki a so fun olorun wepe a ko ni sina mo wepe a ko ni tele ona okunkun mo bi o ba je eni ti o ti n tele wo le eke ati eko eke ki o wa sodo olorun nitori awon nkan wonyi yo so di eni igbekun a o ku oleru lo bi o ba joko sinu eko eke nitori be je ki a da oni ide je ki a gba okan re la je ki olorun fun rara re ki o fa kuro ninu awon nkan wonyi ki o je ti olorun lekun rere ki o si mo wepe igbala lo nfe ni isodimo lo nfe ni agbara emi olorun lo nfe ni iwosan lo nfe ni tabi idasile itunisile lo nfe ni tabi omo lo nfe lati je ki o je ebukun fun ebi re tabi o fe ki olorun ki o bukun lona kan abi lona miran gbogbo nkan wonyi le a o ni bi a ba gbekele jesu kristi nikan soso nitori ninu re ni ekun iwa olorun gbe li ara iyara e je ki a dide duro ki a ba olorun soro ki a so fun olorun wepe ati ko eko ati mo wipe o je ohun ti o se pataki lati kiyesa bi a ti n kilo fun wa e je ki a gbadura ki a so fun olorun wipe a fe je tire e je ki a gbadura ki a so fun olorun wipe a fe ma tele imo ati otito ti o wa ninu ihirere e je ki a gbadura ki a so fun olorun wipe gbogbo eko eke gbogbo eko ti muni sina gbogbo awon woli eke olukoni eke awon iwe eke akoran sile afi won sile ajo won nina a si n fe tele oro olorun gbogbo nkan to ba yato si eko ihirere ti a ti ko wa a fe ju won sile a fe tele olorun timotimo gbadura so fun olorun bi o ba je alailera bi o ba je eni ti a le tete yi lokan pada so fun olorun wepe o n fe duro sese o n fe duro ninu eko o n fe duro ninu eko ti o le se o pe se o ye fun ijoba olorun bi o ba gbadura ti o gbẹkẹle olorun ti o simile olorun bi o tile je alailagbara yo fi agbara fun o yo fi okun fun o yo le je ki o le duro sese ninu eko ti o ye koro
1: This CLM Radio, your spiritual welfare is our concern.
2: Awakening to Samueli, orí ìkejìdínlógún. Ó sì ṣe nígbà tí ó bá Sọ́ọ̀lù sọ̀rọ̀ tán, ọkàn Jónátánì sì fà mọ́ ọkàn Dáfídì. Jónátánì sì fẹ́ bí òun ti kára rẹ̀. Sọ́ọ̀lù sì mú un sọ́dọ̀ lọ́jọ́ náà, kò sì jẹ́ kí ó lọ sọ́dọ̀ bàbá rẹ̀ mọ́. Jónátánì òun Dáfídì sì bá ara wọn mulẹ̀, nítorí pé ó fẹ́ gẹ́gẹ́ bí ó ti fẹ́ ọkàn ara rẹ̀. Jónátánì sì bọ́ aṣọ ìlekè tí ó wà ní ara rẹ̀, ó sì fi fún Dáfídì àti ìhámọ́ra rẹ̀ títí dé ìdá rẹ̀, ọrùn rẹ̀ àti àmúrí rẹ̀. Dáfídì a sì máa lọ sí ibikíbi tí Sọ́ọ̀lù rán, a máa hùwà ọlọgbọ́n. Sọ́ọ̀lù sì fi jẹ olórí ogun, ó sì dára lójú gbogbo àwọn ènìyàn àti pẹ̀lú lójú àwọn ìránṣẹ́ Sọ́ọ̀lù. Ó sì ṣe bí wọ́n ti dé, nígbà tí Dáfídì ti ibi tí ó gbé pa Filistini náà bọ̀, àwọn obìnrin sì ti gbogbo ìlú Ísírẹ́lì jáde wá, wọ́n ń kọrin, wọ́n sì ń jó láti wá pàdé Sọ́ọ̀lù ọba ti àwọn ti ìlú àti Ayọ̀ àti Dùrù. Àwọn obìnrin sì ń dá, wọ́n sì ń gbé orin bí wọ́n ti ń ṣeré, wọ́n sì ń wí pé Sọ́ọ̀lù pa ẹgbẹẹgbẹ̀rún tirẹ̀, Dáfídì sì pa ẹgbẹẹgbẹ̀rún tirẹ̀. Sọ́ọ̀lù sì bínú gidigidi, ọ̀rọ̀ náà sì bú lójú rẹ̀, ó sì wí pé wọ́n fi ẹgbẹẹgbẹ̀rún fún Dáfídì, wọ́n sì fi ẹgbẹẹgbẹ̀rún fún mi, kí ni ó sì kú fún bí kò ṣe ìjọba. Sọ́ọ̀lù sì ń fi ojú ìlara wo Dáfídì láti ọjọ́ náà lọ. Ó sì ṣe ní ìjọ kejì tí ẹ̀mí búburú láti ọ̀dọ̀ Ọlọ́run wá sì bàlé Sọ́ọ̀lù, òun sì sọ tẹ́lẹ̀ ní àárín ilé. Dáfídì sì fi ọwọ́ rẹ̀ ṣeré lára Dùrù bí ìgbà àtẹ̀yìnwá. Ẹ̀ṣin kan ń bẹ lọ́wọ́ Sọ́ọ̀lù. Sọ́ọ̀lù sì sọ ẹ̀ṣin tí ó wà lọ́wọ́ rẹ̀ náà, ó sì wí pé èmi ó pa Dáfídì ní àpamọ́ ògiri. Dáfídì sì yẹra kúrò níwájú rẹ̀ lẹ́ẹ̀mejì. Sọ́ọ̀lù sì bẹ̀rù Dáfídì nítorí pé Olúwa wà pẹ̀lú rẹ̀, ṣùgbọ́n Olúwa kọ Sọ́ọ̀lù. Nítorí náà Sọ́ọ̀lù sì mú un kúrò lọ́dọ̀ rẹ̀, ó sì fi jẹ olórí ogun ẹgbẹ̀rún kan, ó sì ń lọ, ó sì ń bọ̀ níwájú àwọn ènìyàn náà. Dáfídì sì ṣe ọlọgbọ́n ní gbogbo ìṣe rẹ̀, Olúwa sì wà pẹ̀lú rẹ̀. Nígbà tí Sọ́ọ̀lù rí pé ó ń hùwà ọgbọ́n gidigidi, ó sì ń bẹ̀rù rẹ̀. Gbogbo Ísírẹ́lì àti Júdà sì fẹ́ Dáfídì nítorí pé a máa lọ, a sì máa bọ̀ níwájú wọn. Sọ́ọ̀lù sì wí fún Dáfídì pé, wo Mirabu ọmọbìnrin mi, èyí àgbà, o ni èmi ó fi fún ọ ní aya, ṣùgbọ́n kí ìwọ kí ó ṣe alágbára fún mi, kí o sì máa ja ìjà Olúwa. Nítorí tí Sọ́ọ̀lù ti wí báyìí pé, má ṣe jẹ́ kí ọwọ́ mi kí ó wà ní ara rẹ̀, ṣùgbọ́n jẹ́ kí ọwọ́ àwọn Filistini kí ó wà ní ara rẹ̀. Dáfídì sì wí fún Sọ́ọ̀lù pé, ta ni èmi, àti kí ni ẹ̀mí mi, tàbí ìdílé bàbá mi ní Ísírẹ́lì, tí èmi ó fi wá di àna ọba. Ó sì ṣe ní àkókò tí àbá fi Mirabu ọmọbìnrin Sọ́ọ̀lù fún Dáfídì, ni a sì fi fún Adreli ara Meholati ní aya. Mikali ọmọbìnrin Sọ́ọ̀lù sì fẹ́ràn Dáfídì, wọ́n sì wí fún Sọ́ọ̀lù, nǹkan náà sì tọ́ ní ojú rẹ̀. Sọ́ọ̀lù sì wí pé èmi ó fi fún, yóò sì jẹ́ ìdẹ́kun fún un. Ọwọ́ àwọn Filistini yóò sì wà ní ara rẹ̀. Sọ́ọ̀lù sì wí fún Dáfídì pé, ìwọ wá di àna mi lónìí nínú méjèèjì. Sọ́ọ̀lù sì pàṣẹ fún àwọn ìránṣẹ́ rẹ̀ pé ẹ lọ bá Dáfídì sọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ pé, kíyèsí, inú ọba dùn sí ọ jọjọ, àti gbogbo àwọn ìránṣẹ́ rẹ̀ ni ó sì fẹ́ ọ, ǹjẹ́ nítorí náà, jẹ́ àna ọba. Àwọn ìránṣẹ́ Sọ́ọ̀lù sì sọ̀rọ̀ wọn ní etí Dáfídì. Dáfídì sì wí pé, ó a ṣe nǹkan tí ó fẹ́rẹ̀ lójú yín láti jẹ́ àna ọba, tálákà ni èmi àti ẹni tí a kò kà sí. Àwọn ìránṣẹ́ Sọ́ọ̀lù sì wá èrò fún un pé ọ̀rọ̀ báyìí ni Dáfídì sọ. Sọ́ọ̀lù sì wí pé báyìí ni ẹ̀yin ó sọ fún Dáfídì. Ọba kò ṣàfẹ́ ohun àna kan bí kò ṣe ọgọ́rùn-ún ẹ̀fà abẹ́ Filistini àti láti gbẹ̀san lára àwọn ọ̀tá ọba. Ṣùgbọ́n Sọ́ọ̀lù ro ikú Dáfídì láti ọwọ́ àwọn Filistini wá. Nígbà tí àwọn ìránṣẹ́ rẹ̀ sì sọ̀rọ̀ wọ̀nyí fún Dáfídì, òun náà sì dára ní ojú Dáfídì láti di àna ọba. Ọjọ́ kò sì tíì pé. Dáfídì sì dìde, ó lọ, òun àti àwọn ọmọkùnrin rẹ̀. Ó sì pa 200 ọmọkùnrin nínú àwọn Filistini. Dáfídì sì mú ẹ̀fà abẹ́ wọn wá, wọ́n sì kà wọ́n pé fún ọba kí òun kí ó lè jẹ́ àna ọba. Sọ́ọ̀lù sì fi Mikali ọmọ rẹ̀ obìnrin fún un ní aya. Sọ́ọ̀lù sì rí, ó sì mọ̀ pé Olúwa wà pẹ̀lú Dáfídì. Mikali ọmọbìnrin Sọ́ọ̀lù sì fẹ́. Sọ́ọ̀lù sì bẹ̀rù Dáfídì síwájú àti síwájú. Sọ́ọ̀lù sì wá di ọ̀tá Dáfídì títí. Àwọn ọmọ aládé Filistini sì jáde lọ, ó sì ṣe, lẹ́yìn ìgbà tí wọ́n lọ, Dáfídì sì hùwà ọlọgbọ́n ju gbogbo àwọn ìránṣẹ́ Sọ́ọ̀lù lọ, orúkọ rẹ̀ sì ní ìyìn jọjọ.
0: Jẹ́ kí a gbàdúrà. Bàbá wa ti ń bẹ lé ọ̀run, a dúpẹ́ wípé ẹ ti ràn wá lọ́wọ́ títí dé àkókò yìí. A dúpẹ́ àwọn ọ̀rọ̀ tí a ti gbọ́, a dúpẹ́ àwọn ohun tí ẹ ti ṣe fún wa. adupe fun awon ibokun lanla te ti fun enikokan wa adupe fun idani loju wepe wa pelu wa adupe wepe e ofi wa sile adupe wepe bi a ti reti bi a ti gbadura ti aro mo ileri yin wepe e ti se ohun ti a nbere e gba ope ati iyin wa loruko Jesu asin gbadura wepe awon ibokun temi tara ite ti fun wa yo je ajemonu loruko Jesu wepe a o ni padanu ohunkohun te ti se fun wa bi ati de ipari awon eto wa fun ti ipago ajinde yi anbe yi wepe oro ta o gbo nisisin yi ki o se ise asepe ninu okan eni kokan wa bi e ti ran wa jade lo lati sise fun yin anbere wepe ogbon ati agbara ati oye ati itara lati se ise na pelu itewogba e o fi fun eni kokan wa loruko Jesu adupe wepe ti gbo loruko Jesu ni agbadura adupe lowo Olorun wepe o mo wa ri ibere o tun mo wa ri ipari ipago wa asi dupe fun opolopo ohun ti Olorun ti se fun wa mo gbagbo wipe ko si eni to n pada lo si ile ni owo ofo a le gbe opa ebinisa wa soke wipe titi de yi ni Oluwa ran wa lowo de bi a se ma nso ni ilu wa wipe bayi la o ma ri a o ni ri bayi bayi ati so nipa agbelebo ati igbala wa ati so nipa agbelebo ati isodimimo wa nisisin ye a fe so nipa agbelebo ati ise isin wa ninu Johanu orikejila ese ikerin le logun oni looto looto ni mo wi fun yin bi ko se pe woro alikama ba bo si inu ile ti o si ku o wa li ohun nikan sugbon bi o ba ku aso eso opolopo ise se Kristi eti an so nihi to tobi julo si aye ati si ijo Olorun o ro mo agbelebo ati irobo re iku Jesu lo mu igbala ba ara aye irubo Kristi lo mu isodimimo ba ijo iye ati Kristi je lo fun won ni iye ati pe iyonu re lo fi iye si wa lenu ni toto gege bi ati ka nipa Jesu ti a si nka nipa ijo awa ti a je omo lehin re oni bi ko se we pe woro alikama ba bo sinu ile ti o si ku yo wa li ohun nikan oni sugbon bi woro alikama yi bi o ba bo sile ti o ba siku yo so eso opolopo bi ati nso nipa Jesu be na ni o ye ki a ma so nipa ti ara wa nitori wi pe ohun ti o sele si ori oni lati sele si awon eya ara bi awa na bi e ba fe se sense ti yo leso agbodo se agbeyewo ogangan ibi ti agbelebo wa ninu ise isin wa awon ti won ba nko agbelebo ti won yeri fun agbelebo isoro tabi agbelebo asigbo tabi agbelebo inu ni bini ati ti inira won ko le se ise isin to moyan lori ninu ijoba Olorun eje wipe agbelebo ati ise isin wa won ma nlo ni fegbe kegbe won o le ya ara won bi o ba ti gbe agbelebo sile lori wipe ise isin re koni je itewogba bi o ba ro ara loye bi ara ko ba di bi o ba di oku nigba na ni ise isin re ni o to le je itewogba ni waju Olorun gege bi oro Jesu Oluwa ati Olugbala wa ichi atika yeke aka ese ti o tele oni eniti o ba fe mi re yo so nu ini eniti o ba nse akeba je ara eniti o ntojo ara ko fe isoro ko fe inu ni bini ko fe wahala ko fe asinigbo oni eniti o ba nse be yo so emi re nu o wa so fun awe pe eniti o ba si korira emi re le aye yi ni yo pa mo titi de titi o fi di iye aini pe kan ninu ese ikerin de logbon oni bi eni keni ba nsin mi ki o ma to mi leyin bi eni keni ba fe lati si oluwa ki o ma to oluwa leyin kini a npe ni tito oluwa leyin nitori pe tito leyin ati sisin won lo ni oju ona kan na ni luko ori kesan luko ori kesan ese iketa le logun o si we fun gbogbo won pe bi enikan ba nfe lati ma to mi leyin ki o se ara re ki o si gbe agbelebo re ni ijo gbogbo ki o si ma to mi leyin ije ki o ye wa wi pe lai si agbelebo ko si wi pe a nto leyin bi a o ba si to leyin a o le se ise fun oluwa bi a o ba si se ise fun oluwa a ki yo le dade lojo ikehin o wa ye wa nigba na wi pe lai si agbelebo ko si ade irora iya iponju ti aba farada ninu ise esin wa si olorun ati si eniyan ni o mu ki ise esin wa ki o lere ifara eni robo ninu ise esin olorun o niye lori popo ni waju olorun bi a o se ma wo ipa meta ninu iwaasu oni eje ki a ma fi okan ba lo ikini sise ise esin pelu igboran ati gbigbe agbelebo sise ise esin pelu igboran ati gbigbe agbelebo ikeji sisin olorun ati ijo olorun pelu ifara eni robo sisin olorun pelu ijo olorun pelu ifara eni robo iketa sisa apon lati gba awon ti onula lona kona sisa apon lati gba awon ti onula lona kona bi a se wo awon ipa mete ta won yi lori wipe ohun ti a npe ni agbelebo o ro mo iko kan ninu won a n so nipa igboran a n so nipa gbigbe agbelebo a n so nipa ifara eni robo a si n so nipa sise apon ki a wo ni okookan sise ise isin pelu igboran ati gbigbe agbelebo ki o yi eni kookan wa wipe aigboran o ma n ba ise isin wa je aigboran o ma n je ki ise isin wa ki o ma ni itewogba ati kiko agbelebo kiko iya tabi inu ni bini o ma n je ki ise isin wa ki o ma je itewogba ni waju oluwa sise ise isin pelu igboran ati gbigbe agbelebo awon ese bibeli ti a fe ka nisisiyi ni won so fun wa awon ohun ti a ni lati se saju sisin olorun tabi saju sise ise isin si olorun ninu episteli kini si awon ara Thessalonica ni a nka ori kini ese ikesan episteli kini si awon ara Thessalonica ori kini ese ikesan nitori pe awon ti kara won royin nipa wa iru iwole ti awa ti ni sodo yin bi eyin si ti yi pada si olorun kuro ninu ere kuro ninu iborisha kuro ninu ere lati ma sin olorun alaye ati otito oye wa nigba na we pe bi ki ba se we pe ako orisha sile gbogbo awon orisha to wa lowo wa ni le wa ni idile wa bi ki ba se pe ako won sile isin wa ko le je itewogba a ki sin olorun ki a tun ma borisha le kan na oye ki a mo we pe olorun ni oba ki a se ko gbogbo orisha sile ije we pe ki a ro gbogbo awon orogun to le ma ba olorun ta kangbon ki a ro won loye nitori we pe a ko le sin olorun pelu mamoni ninu luko ori kerin dilogun luko ori kerin dilogun ese iketala ko si iranse kan ti o le sin olowa meji aya sebi yo korira okan yo si fe ekeji tabi yo fi ara mo okan yo si yan ekeji ni ipo si eyin ko le sin olorun pelu mamoni ese ni lati kuro lowo wa ani lati di eni otun eni igbala ki a ko awon ohun ti oro olorun lodi si ki a ko won sile ki a to bere si ni se ise isin si olowa ninu joshua ori ikerin le logun joshua ori kerin le logun ese ikerin la nje nitori na eberu olowa ki esin ma sin le ododo ati le otito ki esin mu orisa won ni kuro ti awon baba yin sin ni hakeji odo ni ati ni egypti ki esin ma sin olowa bi ati so ninu majemu lailai be na ni an tenu mo ninu majemu titun wi pe bi aba fe sin olowa ani lati ko ese sile ani lati ko ise ara sile asin ni lati ko awon orisa sile ese iketa le logun nje nitori na emu olorun ajiji ti nbe laarin yin kuro ki eyin si yi okan yin si olowa olorun israeli awon eniyan na si wi fun joshua pe olowa olorun wa li awa o ma sin ohun re li awa o si ma gbo bi ati ri awon kan wonyi oye wa wi pe lai si iriri atunbi iriri igbala tabi iyi pada okan ti o daju ko sese lati sin olorun ni itewogba deuteronomy ori kewa deuteronomy ori kewa ese ikejila ati ese ogun bi abati nka won ni ki iwo fura re ki o je ki emi olorun ki o ma tumo awon oro yi dele dele ninu okan re ki o mo awon ti olorun nbere ki o to di we pe o gbo wole ise ese olowa deuteronomy ori kewa ese ikejila ati ese ogun nje nisisin yi israeli kini oluwa re nbere lowo re bi ko se lati ma beru re bi yesi nkan akoko ni yi we pe ki o ma beru oluwa olorun re ikeji lati ma rin li ona re gbogbo ki a to so wi pe ansin olorun ohun akoko ki a ma beru re ikeji ki a ma rin ni ona re gbogbo gbogbo ilana ti o la sile ki a rin ninu re oni lati ma fe ohun ti olorun ba fe ki a fe ohun ti olorun ba ko ki a ko o tun wa so fun awe pe ati lati ma sin olowa olorun re pelu aya re gbogbo ati pelu okan re gbogbo ori o meta to saju ki a to so wi pe a nsin olorun tabi a nse ise si olorun oni lakoko ki a beru re lekeji ki a rin ninu gbogbo ona re iketa ki a fe oni leyin na ni a o ma sin pelu gbogbo okan ati pelu gbogbo aya wa ni ese ogun ki iwo ki o ma beru oluwa olorun re oni ki iwo ki o ma sin o ran wa leti wi pe ni sisin oluwa o lo papo pelu ki a ma beru oluwa ati ki a ma sin oni ki iwo ki o faramo ma se faramo orisa ma se faramo aye ma se faramo awon kan to wa ninu aye oni ki a ma beru re ki a ma sin ki a ma faramo ninu Joshua ori kejilelogun Joshua ori kejilelogun ese ikarun kiki ki e kiye sara gidigidi lati pa ase ati ofimo ti Mose iranse Oluwa fipun yin lati fe Oluwa Olorun yin ati lati ma rin ni gbogbo ona re ati lati ma pa ase re mo ati lati ma faramo ati lati sin se ori ohun ti bibeli nso ju abere niko ki o to so fun a wi pe ki a ma sin oni lakoko ki a pa ase re mo ki a pa ofin re mo o tun so fun a wi pe ki a fe ki a ma yin ki a ma rin ni ona re gbogbo ati ki a tun ma pa awon ase re mo ki a faramo oni leyin na ki a ma sin pelu aya yin gbogbo ati pelu okan yin gbogbo nitori na eni kokan wa ti ati wa sihin ti an gbaradi ti an mura sile ti an so wipe a o se Oluwa o ye ki o ye wa wipe ririn ninu ona Oluwa sise igboran si oro Olorun ati nini igbagbo igboran wipe awon nkan wonyi lo ma nje ki ise esin wa ki o je ojulowo ati itewogba ni waju Olorun ki wa ni eredi ti ani lati rin ti ani lati se ti ani lati howa gege bi ati nso ninu bibeli gege bi ati ka eredi eyi ni wipe eni ti o ba je omo Olorun eni ti o ba ti ni igbala toto ki se ti ara re mo o je ti Olorun ninu Korinti kini ori kefa ese ikokandilogun ati ese ogun oni tabi eyin ko mo pe ara yin ni tempili emi mimo ti nbe ninu yin ti eyin ti gba lowo Olorun eyin ki si se ti ara yin bi abati di eni igbala bi oruko wa ba wa ninu iwe iye Olorun bi a ba ni emi Olorun ti o nje ri pelu emi wa wi pe ati di omo Olorun o nso fun a wi pe a ki se ti ara wa nitori ati ra yin ni iye kan nitori na eyin Olorun logo ninu ara yin ati ninu emi yin ti se ti Olorun o ye ki a mo ede enu eni ti o je onigbagbo ati iranse Olorun ninu Samueli keji ori kedogun ni ati nka ese ikerinla ati ese ikedogun ohun ti anka nihi o je apere fun wa bi eni kokan o je apere ohun ti o ye ki a ma so fun Jesu Kristi Oluwa ati Olugbala wa ni igba gbogbo o si je apere iru iwa ti o ye ki a ni ninu ijo pelu awon adari wa ninu ijo wo lati ese ikerinla Samueli keji ori kedogun ese ikerinla Dafidi si we fun gbogbo won awon iranse re ti o wa lodo re ni Jerusalem pe edide e je ki a sa lo nitori pe ko si eni ti yo gba wa lowo Absalomu e yara ki a lo kuro ki ohun ma ba yara le wa ba ki o ma si mu ibi ba wa ki o ma si fi oju eda pa ilu run nihi ni a ri Dafidi bi o ti le je wi pe o ni isoro o ni wahala bi o ti le je wi pe omo bibi inu re lo dide si awon eniyan won yi ti a pe ni iranse Dafidi síbẹ̀ wọ́n mọ̀ wípé àwọn jẹ́ ìránṣẹ́ àti wípé dáfídì òun jẹ́ ọba lórí wọn. Wọn ò ka wàhálà tí dáfídì ní, àìlera àléébù tí dáfídì ní, wọ́n gbà wípé ó sì jẹ́ ọba lórí wọn. Wo èdè ẹnu wọn kí ó lè yọ wípé àwa tí a gba Jésù gẹ́gẹ́ bí olúwa àti olùgbàlà wa. Irú èdè yìí ló yẹ kó wà lẹ́nu wa ní ẹsẹ̀ kẹẹ̀dógún. Àwọn ìránṣẹ́ ọba sì wè fún ọba pé gẹ́gẹ́ bí gbogbo èyí tí olúwa wa ọba ń fẹ́ wò ó, àwa ìránṣẹ́ rẹ ti múra tán. Ó yẹ kí a mọ̀ wípé bí a bá ń bá olúwa sọ̀rọ̀, kí a mọ̀ wípé ó jẹ́ olùgbàlà wa, ó jẹ́ ọba fún wa. Bí àwọn tí ó wà nínú ayé bí wọn ò tilẹ̀ gbà á gbọ́, àwa gba Jésù gbọ́, kí a sì mọ̀ wípé gẹ́gẹ́ bí ẹni tí ó ṣe iṣẹ́ ìránṣẹ́, ó yẹ kí a sọ fún un wípé gẹ́gẹ́ bí gbogbo èyí tí olúwa wa ọba ń fẹ́, nítorí òun lé ọba àwọn ọba olúwa àwọn olúwa. Kí a sì sọ fún un wípé ìránṣẹ́ rẹ ti múra tán. Àti nínú ìjọ pẹ̀lú, bí a bá ní adarí lórí wa tàbí olùṣọ́ àgùntàn lórí wa, ó yẹ kí a lè mọ̀ wípé bí olùṣọ́ àgùntàn bí ó bá ti ń lànà sílẹ̀ wípé iṣẹ́ ìsìn tí a ó ṣe nìyí, kì í ṣe wípé kí a máa jiyàn, kí a máa sọ wípé rárá, ọ̀nà mìíràn wà tó yẹ ká gbé irú iṣẹ́ bẹ́ẹ̀ gbà. Ó ní kí a máa dáhùn bí àwọn ìránṣẹ́ dáfídì bí wọ́n ti dáhùn, kí a sọ wípé ohun gbogbo tí olúwa tàbí tí adarí wa bá ń fẹ́, àwa ìránṣẹ́ rẹ a múra tán. Nínú àwọn ọba kìíní orí ogún, ẹsẹ̀ ìkẹrin, ọba Ísíráẹlì sì dá, ó sì dáhùn, ó sì wí pé olúwa mi ọba, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ ti rẹ lé mi àti ohun gbogbo tí mo ní, àwa tí a jẹ́ ọmọ Ọlọ́run. Irú ọ̀rọ̀ yìí ni ó yẹ kí ó wà lẹ́nu wa wípé Ọlọ́run wa, olúwa wa, ọba lórí wa, ọba lórí ìjọ, wípé tìrẹ lé àwa àti ohun gbogbo tí a ní. Nígbàtí èyí bá yé wa yékéyéké, a ó fi gbogbo ọkàn wa tẹríba fún gbogbo òfin àti ìlànà rẹ̀, nítorí pé àwọn ọmọ ayé ò káràmáísìkí irú ìjọ̀wọ́ ara ẹni àti irú ìgbọràn àti irú iṣẹ́ ìsìn bẹ́ẹ̀ sí Ọlọ́run. Ó dájú wípé wọn ó takò wá, wọn ó ṣe inúnibíni sí wa, wọn ó gbo ewúro sí wa lójú, wọn ó sì gbìyànjú láti dí wa lọ́nà ní gbogbo ọ̀nà. Àwọn wàhálà àti inúnibíni wọ̀nyí ni a ń pè ní àgbélébò. A sì ní láti gbé àwọn àgbélébò wọ̀nyí kí a máa tẹ̀lé Jésù, kí a sì máa tẹ̀síwájú nínú iṣẹ́ ìsìn Ọlọ́run. Nísinsìnyí, ipa kejì nínú ìwàásù wa, sísin Ọlọ́run àti ìjọ Ọlọ́run pẹ̀lú ìfara ẹni rúbọ. Sísin Ọlọ́run pẹ̀lú ìjọ Ọlọ́run. Jẹ́ kí ó yé ọ wípé bí a bá ń sọ wípé sísin Ọlọ́run, a ń sọ nípa sísin ìjọ Ọlọ́run, nítorí wípé a ò lè pààlà sáàrin àwọn méjèèjì. Bí o bá ń sin Ọlọ́run, o ní láti sin ìjọ Ọlọ́run. Nínú Chronicle 2 orí 15, ẹsẹ̀ ìkẹta, ó sì wí fún àwọn ọmọ Lefi tí ń kọ́ gbogbo Ísíráẹlì tí í ṣe mímọ́ sí Olúwa. Ó ń sọ níhìn àwọn ìránṣẹ́, àwọn tí wọ́n ń ṣe iṣẹ́ ìsìn ní ilẹ̀ Ísíráẹlì. Ó pè wọ́n ní àwọn ọmọ Lefi. Àwọn wọ̀nyí ni a ti yà sọ́tọ̀ fún iṣẹ́ ìsìn Olúwa. Ó ń sọ fún wọn wípé ẹ gbé àpótí ẹ̀rí mímọ́ ní lọ sínú ilé náà tí Solomoni ọmọ Dáfídì ọba Ísíráẹlì ti kọ́, kì yóò sì jẹ́ ẹrù lé èjìká yín. Nítorí tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n máa ń gbé àpótí ẹ̀rí mímọ́ yìí lé èjìká ni, ṣùgbọ́n wọ́n sọ wípé kí wọn kí ó gbé lọ sí tẹ́ḿpìlì tí Solomoni tí ó ti kọ́. oni esin oluwa olorun yin nisisiyi ati israeli awon eniyan re oni esin oluwa bi e ba si tin se oluwa ki e ranti we pe e o sin awon eniyan re lati ifihan inu iwe mimo ni ati ko wi pe onkohun ti a ba se si eniyan olorun olorun la nse si onkohun ti a ba si se fun awon eniyan olorun Olorun ni a nse fun ore tabi ibi ti a ba se si awon eniyan olorun olorun fura ara re ni a nse si lati oni lo je ki o yi o wi pe bi o ba se ka si omo olorun o nse ka si olorun bi o ba se ka si eni to ntele jesu iranse jesu iranse olorun iru ika be ki se eniyan lo nse si o nse ikabe o nse si oluwa fun rara re bi o ba si sore bi o ba se se anu bi o ba se se esin bi o ba toju omo olorun kan olorun lo ntoju olorun lo nfi ife han fun nitori wi pe ohun ti a ba se fun omo olorun olorun fun rara re la se fun ninu matthew ori kedogbon matthew ori kedogbon ese ogoji eyi ni ari oro jesu to so fun awe pe bayi ni ori lojo ikehin on kekeke ti a se on lanla ti a se yala odara yala kodara bi a ba se si omo olorun a se si olorun oba yo si daun yo si wi fun won pe looto ni mo wi fun yin ni won bi eyin ti se fun okan ninu awon arakunrin mi won yi ti o kere julo eyin ti se fun mi ni won bi eyin ti se fun awon arakunrin mi awon omo leyin jesu o won yi ti won se si jesu wo ese ikarun dini adota ese ikarun dini adota nigba na ni yo da won lohun wi pe looto ni mo wi fun yin ni won bi eyin ko ti se fun awon fun okan ninu awon ti o kere julo won yi eyin ko se fun mi awon won yi won o mo eko ti an ko yi ki o to di we pe ikopa oju won de won ro we pe bi awon ba ri jesu awon feran jesu bi awon ba ri jesu awon o se ise iranse fun jesu lai mo we pe ise iranse ti a se ore ti a se anu ti a se adura ti a gba itoju ti a se fun awon omo olorun olorun fun rara re oluwa fun ara re la nse nkan won yi fun awon ti a se ko ti a ko se olorun ni a ko se nkan won yi ni a ko se fun ninu ise awon aposteli ise awon aposteli ori kesan ese ikerin ati ikarun ise awon aposteli ori kesan ese ikerin o si subolule eyin so nipa solo o gbo ohun ti o nfo si pe solo solo e se ti iwo fi nse inu ni bi ni si mi solo ko ti ri jesu loju koju ṣùgbọ́n ó ṣe inú ni bíni sí àwọn ìjọ ohun tí Saul ṣe sí àwọn ìjọ Jesu sọ wípé òun ló ṣe é sí ó ní Saul Saul èé ṣe tí ìwọ fi ń ṣe inú ni bíni sí mi ó sì wí pé ìwọ ta ni olúwa olúwa sì wí pé èmi ni Jesu ẹni tí ìwọ ń ṣe inú ni bíni sí ohun ìrora ni fún ọ láti tàpá sí ẹ̀gún àwa náà mọ̀ wípé a máa ń sọ ní èdè yorùbá wípé ẹni tí a bá fẹ́ ìyá rẹ̀ ni ọmọ rẹ̀ wo ni nítorí bẹ́ẹ̀ ohun tí a bá ṣe sí ọmọ ìyá la ṣe sí a máa ń sọ pẹ̀lú wípé ẹni tí ó rí ewúrẹ́ ẹni tí ó nà án lọ́pàá eléwúrẹ́ ni onítọ̀hún kórira nítorí bẹ́ẹ̀ ohun tó bá ṣe sọmọ ọlọ́run ohun tó bá ṣe sí ìjọ ọlọ́run ọlọ́run fúnra rẹ̀ ló ń ṣe é sí ó yẹ kí a wo ipa méjì ti iṣẹ́ ẹ̀sìn ọlọ́run tí ó pín sí tàbí iṣẹ́ ẹ̀sìn sí ìjọ ọlọ́run tí ó pín sí ìkíní sisi ijo lapapo gege bi ara kan bi a ba nso nipa sisi ijo olorun yi pin si meji ikan ni wepe

bí èmi kò ti fà sẹ́yìn láti sọ ohunkóhun tí ó ṣàǹfààní fún yín àti láti máa kọ yín ní gbangba èyí jẹ́ bí a ti ń wàásù nísinsìnyí ó jẹ́ wípé a ń ṣe iṣẹ́ ìránṣẹ́ fún ìjọ lápapọ̀ láti máa kọ yín ní gbangba ṣùgbọ́n ó tún wá sọ fún wa wípé láti máa kọ yín láti ilé dé ilé èyí jẹ́ wípé a ń ṣe iṣẹ́ ìsìn yín fún ẹnì kọ̀ọ̀kan tàbí sí ẹnì kọ̀ọ̀kan nínú ìjọ nínú Galatia orí karùn-ún ẹsẹ̀ ìkẹtàlá nítorí a ti pè yín sí òmìnira ara kìkì pé kí ẹ má ṣe lo òmìnira yín fún ààyè sípa ti ara ṣùgbọ́n ẹ máa fi ìfẹ́ sí ọmọnìkejì yín níkọ̀ọ̀kan ó yẹ kí a mọ̀ wípé a ní láti sin ẹnìkọ̀ọ̀kan nínú ìjọ a ní láti ṣe iṣẹ́ ìránṣẹ́ iṣẹ́ ìsìn fún ẹnìkọ̀ọ̀kan nínú ìjọ a ní àwọn ojúṣe kan nínú iṣẹ́ ìránṣẹ́ gbangba sí ìjọ lápapọ̀ ó ṣeéṣe kí a wà nínú ẹgbẹ́ àwọn akọrin ó ṣeéṣe kí a wà nínú ẹgbẹ́ àwọn tí ń ṣọ́nà ó ṣeéṣe kí a wà nínú ẹgbẹ́ àwọn tí ń fàdúrà jagun ó ṣeéṣe kí a máa darí ìdàpọ̀ ojú ilé ó sì ṣeéṣe kó jẹ́ wípé adarí ẹkùn la fi wá ṣe ó ṣeéṣe kí a jẹ́ oníwàásù àwọn irú iṣẹ́ tí a ń sọ wọ̀nyí wọ́n jẹ́ iṣẹ́ ìsìn tí a ń ṣe sí ìjọ lápapọ̀ ṣùgbọ́n iṣẹ́ ọlọ́run kò parí síbẹ̀ bí a ti ní ojúṣe tí a ń ṣe fún ara lápapọ̀ bẹ́ẹ̀ ni a ní èyí tí a ń ṣe sí ẹnìkọ̀ọ̀kan fún ẹnìkọ̀ọ̀kan ní inú iṣẹ́ ìsìn wa bí Jésù Kristì bí ó ṣe ní iṣẹ́ ìsìn sí gbogbo àgbáyé bẹ́ẹ̀ ló ní sí ìjọ bẹ́ẹ̀ ló sì ní sí ẹnìkọ̀ọ̀kan èyí jẹ́ àpẹẹrẹ tàbí àpèjúwe fún wa a ní iṣẹ́ ìsìn tí a ní láti ṣe sí gbogbo àgbáyé ẹ lọ kí ẹ wàásù ìrere fún gbogbo ayé a ní èyí tí a ní láti ṣe nínú ìjọ nítorí ó fi àwọn kan ṣe bí apostoli bí wòlíì bí ajíhìnrere bí olùkọ́ni àti bí olùṣọ́ àgùntàn kí a lè ṣe ara Jésù ní pépé ṣùgbọ́n bí a ti ní iṣẹ́ ìránṣẹ́ sí ayé iṣẹ́ ìránṣẹ́ sí ìjọ àti iṣẹ́ ìránṣẹ́ sí ẹnì kọ̀ọ̀kan ó yẹ kí a mọ̀ wípé ìrẹ̀lẹ̀ ní láti gbé wa wọ̀ àbí a ní láti gbé ìrẹ̀lẹ̀ wọ̀ kí a lè ṣe iṣẹ́ yìí àpẹẹrẹ yìí ni Jésù fún wa nínú Jọ̀hánù orí kẹtàlá láti ẹsẹ̀ ìkejìlá ó ní Jọ̀hánù orí kẹtàlá ẹsẹ̀ ìkejìlá nítorí náà lẹ́yìn tí ó ti wẹ ẹsẹ̀ wọn tán tí ó sì mú agbádá rẹ̀ tí ó sì tún jókòó ó wí fún wọn pé ẹ̀yin mọ̀ ohun tí mo ṣe sí yín èyí jẹ́ pé ẹ ha mọ ohun tí mo ṣe sí yín ṣé ẹ ti rí ohun tí mo ṣe sí yín ẹ̀yin ń pè mí ní olúwa olùkọ́ni àti olúwa ẹ̀yin wí rere bẹ́ẹ̀ ni mo jẹ́ ǹjẹ́ bí èmi tí í ṣe olúwa àti olùkọ́ni yín bá wẹ ẹsẹ̀ yín ó tọ́ kí ẹ̀yin pẹ̀lú ó sì máa wẹ ẹsẹ̀ ara yín nítorí mo ti fi àpẹẹrẹ fún yín kí ẹ̀yin kí ó lè máa ṣe gẹ́gẹ́ bí mo ti ṣe sí yín ó yẹ kí ó yé gbogbo ẹnìkọ̀ọ̀kan wa wípé a kò lè dúró gangan bí òpó iná ojú títì kí a sọ wípé a ń wẹ ẹsẹ̀ fún ẹlòmíràn nítorí bẹ́ẹ̀ iṣẹ́ ìsìn wa ó gba wípé kí a rẹlẹ̀ ó gba wípé kí a bẹ̀rẹ̀ ó gba wípé kí a tẹríba kí a tó lè ṣe iṣẹ́ ìsìn tó péye àti iṣẹ́ ìsìn tó jẹ́ ìtẹ́wọ́gbà wípé bí a bá ṣe irú iṣẹ́ bẹ́ẹ̀ gbogbo ẹ̀mí tinú mi ni ó ṣe a gbọ́dọ̀ kọ́ ọ sílẹ̀ gbogbo ẹ̀mí tí ń gbéraga a ní láti kọ́ ọ sílẹ̀ láti mọ̀ wípé iṣẹ́ ọlọ́run lọ́wọ́ wa nínú ìjọ tàbí sí ayé sí ẹlẹ́ṣẹ̀ tàbí sí àwọn ọmọ ọlọ́run ó gbà wípé kí a rẹlẹ̀ ó gbà wípé kí a tẹríba ó gbà wípé kí a jẹ́ olóòótọ́ sí ọlọ́run kí a sì ṣe iṣẹ́ náà gẹ́gẹ́ bí

Jesu Oluwa wa ati Olugbala wa bi ohun ti se ise na nisisin ya nlo si ipa keta sisa pon lati gba awon ti onula lona kona bi ya tin wo nkan yi awo apere Jesu Christi fun ara re nitori wo pe o so fun wa o ni ohun ti fi apere lele ke awa na ke a ma se gege bi ohun ti se ninu Matthew ori ogun ese ikeje din logbon ani gege bi omo eniyan ko ti wa ke a se iranse fun bi ko se lati se iranse fun ni ati lati fi emi re se irapada opolopo eniyan oni omo eniyan yin so nipa Jesu ko wa pe ke a ma se iranse fun ohun sugbon ohun fe ohun gba lati se iranse fun wa iranse ti o se fun wa ni o je ki a ni igbala iranse ti o se fun wa lo je ko wa lori ige agbelebu fun eni kokan wa iranse to se fun wa lo je ko ta ije re sile ki a ba le ni igbala isodotun isodi mimo iyipada to peye ninu Corinth keji ni iwe mimo tun ran wa leti ohun ti Jesu je tele tele ati ohun ti o se ki a ba le ni oro iye ainipekun Corinth keji ori kejo ese ikesan nitori eyin mo ore ofe oluwa wa Jesu Christi pe bi ohun ti le je oloro ri sugbon nitori yin oditalaka ki e ki ele ki a le so yin di oloro la nipa aini re eyi ni ise esin ti Jesu Christi to se bi o ba ka itan Jesu papa nigbati a fi han nigbati a mu ati nigbati Peteru yo ida ti o be enikan leti bi Jesu ti so wi pe ohun lagbara fun ara ohun lati koya bi ohun ba fe koya sugbon bi ohun ba ko iya na o je wi pe igbala ko ni le je ti wa nitori be Jesu ko ko iya gbogbo iya to je nigbati a bi o mo wi pe iya aboje an gbe kaakiri o mo wi pe iya ile je pelu nitori wi pe o ni omo eniyan ko ni ibi ti yo fi ori re le iya aso je iya gbogbo nkan lo je Jesu ati wi pe nigbati a fi han nigbati a mu nigbati a kan mo agbelebo o ni o se se fun ohun lati pe awon legioni angeli ki won ki o le je ranwo fun ohun bi ohun ba fe se be sugbon Jesu ko fe ko iya ki o ba le se iranse fun eni kokan wa o ma n gbo ti awon eyan ma n so wi pe awon ko iya onigbagbo ki se be eyi ni a fi n gbo wi pe elomiran so wi pe ohun ore ko iya tabi ogun ko iya tabi olu ko iya tabi ade ko iya sugbon a so fun wa pe bi o se ti Jesu ni ohun o ko iya o gba iya je oruko Jesu ni ore jiya ki se ore ko iya nitori igbala wa ni Jesu sese iru nkan wonyi awa naa ko ye ki a je omo koya omo jiya lo ye ki a ma je nitori igbala awon elomiran nitori igbala wa ni Jesu sese iru nkan wonyi awa naa ko ye ki a je omo koya omo jiya lo ye ki a ma je nitori igbala awon elomiran nitori idande awon elomiran nitori wipe ki awon elomiran ki won ki o ba le kuro ninu ipo osi ti won wa ki won ki o le lo si orun rere ki won ki o le wa si apa ti Oluwa o ye ki a setan ki a le saapon ki a le se ohunkohun ti o gba wa ti o na wa lona kona lati gba awon ti o nu lati gba won opolopo lo kawo gbera nipa ti emi ti won se awawi we pe a ori se se fọlọrun ni sugbon o ye ki a mo we pe enikokan wa bi o ba kawo gbera owo to dile ni isu ma nri lo Jesu si n so fun wa o ni e se
ti o fi duro lati oni moni lai rise ninu Matthew ori ogun lati ese kefa lo ti je ki oye wa oni o si jade lo lakoko wakati kokanla ojo oni awon ori awon lai rise miran ti o nduro o si wi fun won pe ise ti eyin fi duro lati oni moni lai rise won si wi fun pe nitori ko si eni ti o fun wa li agbase e je wi pe bi iwo na bi o ba nse ro awa wi bayi o ti la oju re lati ri oko ti o pon fun ikore o si ti se ti re lati gbo ohun ti emi olorun so eyi ni o fi so fun won ni ese ikeje yi o wi fun won pe e lo pelu sinu ogba ajara eyi ti o ba to li emi ni eyin o si ri gba oke aimoye awon elese ni ayika wa ni o nduro fun oro igbala won fe gbo bi a o se gba won la won fe gbo oro ihirere Jesu wa nso fun awe pe ki a lo lati waasu fun won ninu Matthew ori kewa lati ese ikefa sugbon e kukuto awon agutan ile Israel ti o nu lo bi eyin si tin lo e ma waasu we pe ijoba Olorun ko si dede oni bi a o ti tuka nihi bi a o ti ma lo si ile wa bi a o ti kuro ni ipago ki a ma lo ki a ma waasu irere ki a ma so fun won wi pe ijoba Olorun ko si dede ese kejo e ma se dida ara awon olokun e so awon adete di mimo e si ji awon oku dide ki e si ma le awon emi esu jade o wa so fun awe pe ki se to lowo ki se we pe bi a ba tin se tan ki a ma toro owo lowo awon ti a n sise iranse fun ofe le eyin igba ofe ni ki e fi fun ni so se se be mo ni so se se be ninu Luke ori kewa ese ikeji ati ese iketa o si we fun won pe ikore po awon elese won po jo awon eni ti o ti di eni igbala nitori be ikore po awon ti won duro lati gbo oro ihirere oro ti yo gba won la oro ironu po ada oro igbagbo ikore po awon ti won lo si ilesin ṣùgbọ́n tí ó jẹ́ wípé ọ̀rọ̀ ìrere ẹ̀kọ́ ìrere bí wọ́n ṣe ní ìgbàlà kò tí ì yé wọn wọ́n pọ̀ ìkórè pọ̀ ṣùgbọ́n àwọn alágbàṣe kò tó nǹkan nítorí náà ẹbẹ olúwa ìkórè kí ó lè ran àwọn alágbàṣe sínú ìkórè rẹ̀ mo gbàdúrà wípé ó jẹ́ ìkan nínú wọn lára àwọn tí ó lọ wá àwọn tí ó sọnù àwọn tí ó wà nínú ẹ̀ṣẹ̀ àwọn tó ń papọ̀ nínú ẹ̀ṣẹ̀ lára àwọn tí ó lọ wá wọn tí ó mú wọn wá sílé sí ọ̀dọ̀ Jésù nínú Luke orí kẹẹ̀ẹ́dógún láti ẹsẹ̀ ìkẹrin ọkùnrin wo nínú yín tí ó ní 100 àgùntàn bí ó bá sọ ọ̀kan nù nínú wọn tí kì yóò fi 99 ìyókù sílẹ̀ nínú ijù tí kì yóò sì tọ́sẹ̀ èyí tí ó nù lọ títí yóò fi rí ohun tí ọlọ́run sọ fún wa ni wípé kí a tọ àwọn tí ó nù lọ kí a wá wọn kí a wàásù sí wọn kí a gbàdúrà fún wọn kí a ṣe ohun gbogbo ní ipa wa tí a lè ṣe títí a ó fi rí wọn títí a ó fi jèrè wọn sínú ìjọba Ọlọ́run nígbà tí ó sì ti rí i tán ó gbé eléjìká rẹ̀ ó ń yọ̀ ayọ̀ kan tí a ní ni wípé àwọn ẹlẹ́ṣẹ̀ wọ́n rí ìgbàlà bí ò bá sí irú ìgbàlà bẹ́ẹ̀ fún àwọn tí ń ṣègbé kò sí ayọ̀ kan tí o lè ní gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run nígbà tí ó sì dé ilé ó pe àwọn ọ̀rẹ́ àti aládùúgbò rẹ̀ jọ ó ń wí fún wọn pé ẹ bá mi yọ̀ nítorí tí mo rí àgùntàn mi tí ó ti sọnù mo wí fún yín gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni ayọ̀ yóò wà lé ọ̀run lórí ẹlẹ́ṣẹ̀ kan tí o ronú kò wàdà ju lórí olóòótọ́ 99 lọ tí kò ṣe àìní ìrònú pọ̀ wàdà èyí ni iṣẹ́ tó jẹ wá lógún iṣẹ́ ìjìrì ọkàn
Iṣẹ́ tó ṣe pàtàkì jùlọ, iṣẹ́ tó súnmọ́ ọkàn Ọlọ́run jùlọ. Olúwa ń fẹ́ kí a gbàgbé ìrora wa. Olúwa ń fẹ́ kí a fi ìlépa ti ayé kí a fi sílẹ̀, kí a farada ìpọ́njú, kí a farada ẹ̀yà, kí a pinnu, kí a jẹ̀jẹ̀ wípé a ti ṣetán láti náwó, láti nọ́ra fún ìgbàlà àwọn ẹlòmíràn, àbá àti ṣetán. Olúwa ń fẹ́ kí a tara ṣàṣà láti fi ọ̀nà ìgbàlà han àwọn ẹlẹ́ṣẹ̀ tí ń ṣègbé, gẹ́gẹ́ bí Paulu, gẹ́gẹ́ bí Esteri, bí wọ́n ti pa ìdíwọ́ gbogbo ti sápá kan, tí wọ́n sì bá Ọlọ́run dá májẹ̀mú wípé wọ́n ó jẹ́ ohun èlò ìgbàlà fún ìgbàlà, ohun èlò ìgbàlà fún ìgbàlà ọkàn àwọn ẹlẹ́ṣẹ̀. Bẹ́ẹ̀ náà ni Ọlọ́run sọ wípé kí a pa gbogbo ìdíwọ́, kí a pa wọ́n tì sápá kan, kí a ba lè jẹ́ ohun èlò ìgbàlà fún ọkàn àwọn ẹlẹ́ṣẹ̀. Ọlọ́run bè lọ́wọ́ rẹ wípé kí o dìde, wípé kí o ṣe, kí o ṣe kíá, kí o lọ sọ fún àwọn ẹlẹ́ṣẹ̀, kí a jẹ́ ilé tí ọmọ. Ọlọ́run jẹ́ kí a jẹ́ ilé tí ọmọ, kí a má jẹ́ agbọ́mágbà. Bí o bá jẹ́ ilé tí ọmọ, gbọ́ bí Olúwa ti ń bẹ̀bẹ̀, iṣẹ́ wà fún gbogbo wa. Gbọ́ bí ẹ̀mí ti ń wí pẹ̀lú wípé jẹ́ ìpè náà báyìí, mo ṣetán láti ṣiṣẹ́ fún ọ Jésù, èmi dé, ràn mí. Mo fẹ́ láti ṣe ìfẹ́ rẹ ní pípé, n ó lọ síbi tó o bá ràn mí. Mo ṣetán láti ṣiṣẹ́ fún ọ Jésù, èmi dé, ràn mí. Bọ́ọ̀nà tilẹ̀ ṣókùn, ẹ̀rù kò bà mí, mo ṣetán fún iṣẹ́ Olúwa. Ohùn kan ń pè ọ́ nísinsìnyí, fetí sí ohùn náà, ó ń sọ sí ọ létí jẹ́jẹ́, jẹ́ ìpè náà báyìí pé mo ṣetán láti ṣiṣẹ́ fún ọ Jésù, èmi dé, ràn mí. Ọkàn púpọ̀ wọ́n ń kú nínú ọ̀sẹ̀, yára láti ṣe ìrànwọ́ nítorí àkókò ń kọjá lọ. Dìde nísinsìnyí kí o sọ fún Jésù báyìí pé mo ṣetán láti ṣiṣẹ́ fún ọ Jésù, èmi dé, èmi dé, ràn mí. Mo fẹ́ láti ṣe ìfẹ́ rẹ ní pípé, wọ́n lọ síbi tí o bá ràn mí. Mo ṣetán láti ṣiṣẹ́ fún ọ Jésù, èmi dé, èmi dé, èmi dé, ràn mí. Bọ́ọ̀nà tilẹ̀ ṣókùn, ẹ̀rù kò bà mí, mo ṣetán láti ṣe, láti ṣiṣẹ́ fún ọ Jésù. Ẹ̀mí Ọlọ́run pè ọ́, ó ń sọ fún ọ wípé kí o dìde láti ṣiṣẹ́ fún Ọlọ́run, nítorí ìkórè pọ̀, alágbàṣe ò tó nǹkan. Ó wá ń sọ fún ọ wípé kí o múra sílẹ̀, kí o ṣetán láti jìyà, kí o ṣetán láti farada ìpọ́njú, kí o ṣetán láti ná ohunkóhun tí ó gbà ọ́, tí ó ná ọ, kí o ṣetán láti náwó, láti nọ́ra, láti gba àwọn ẹlẹ́ṣẹ̀, àwọn tó ń kú nínú ẹ̀ṣẹ̀, láti gba àwọn ẹlẹ́ṣẹ̀, àwọn tó wà nínú òkùnkùn, láti gba àwọn ẹlẹ́ṣẹ̀, àwọn tí wọn ò mọ nípa Jésù Olùgbàlà Olúwa wa. Kí o ṣetán, kí o ṣetán, kí o múra sílẹ̀ láti ṣe ohunkóhun tí ó gbà, láti ná ohunkóhun tí ó ná, láti sọ fún àwọn ẹlẹ́ṣẹ̀ wípé ìgbàlá wà, ìgbàlá wà, ìgbàlá wà lẹ́sẹ̀ àgbélébùú. Pè wọ́n wá, mú wọn wá, jẹ́ kí wọn kí ó gbọ́ ọ̀rọ̀ ìgbàlà láti ẹnu rẹ. Olúwa ràn ọ níṣẹ́ ṣe ò fẹ́ kọ iṣẹ́ fún Ọlọ́run. Olúwa ràn ọ níṣẹ́ ń pè ọ́ wípé kí o jẹ́jẹ́, kí o sọ fún Ọlọ́run wípé mo ṣetán láti ṣiṣẹ́ fún ọ Jésù, mo dé o, ràn mí.

wípé a jẹ́ ti Ọlọ́run, sì jẹ́ ti wa pẹ̀lú, wípé kí a kúrò nínú àìṣòdodo. Bí a bá ní ìgbàlà, ọ̀nà kan ṣoṣo tí a fi lè pa ìgbàlà yìí mọ́ ni wípé kí a sá fún ẹ̀ṣẹ̀, kí a jìnà sí ẹ̀ṣẹ̀, kí a máa gbọ́ràn sí ọ̀rọ̀ Ọlọ́run. Nínú Hebrew 5:1 ẹsẹ̀ ìkẹsàn-án, bí a sì ti sọ ọ́ di pípé, ó wá di orísun ìgbàlà àìnípẹ̀kun fún gbogbo àwọn tí ń gbọ́ tirẹ̀. Ó sọ fún wa nípa Jésù Kristì, ẹni tí a sọ di pípé, ẹni tí ó jẹ́ pípé. Ó ní Jésù yìí ni orísun ìgbàlà àìnípẹ̀kun, ṣùgbọ́n kì í ṣe fún gbogbo ènìyàn, kì í ṣe fún àwọn ṣubú ṣeré onígbàgbọ́, àwọn tí wọ́n ń fò ní kú fọláyè, àwọn tí wọ́n wà nínú oore ọ̀fẹ́ lónìí ṣùgbọ́n tí wọ́n ti padà sínú ẹ̀ṣẹ̀ lọ́la, àwọn tí ó jẹ́ wípé wọ́n gbé ìgbésí ayé tí ó wuni ní ọjọ́ ìsinmi ṣùgbọ́n ní àárín ọ̀sẹ̀ wọ́n tún ti padà sínú ẹbí wọn. Ó ní Jésù jẹ́ orísun ìgbàlà àìnípẹ̀kun kìkì fún àwọn tí ń gbọ́ tirẹ̀. Èyí ni àwọn tí ń gbọ́ràn sí ọ̀rọ̀ Ọlọ́run. Bí o bá jẹ́ aláìgbọ́ràn, bí o bá jẹ́ aláìṣòótọ́, bí o kò bá dúró nínú oore ọ̀fẹ́ Ọlọ́run, ó dájú wípé ìgbàlà Jésù Kristì kì yóò wà bí àìnípẹ̀kun fún ọ. Nínú Rómù 11 ẹsẹ̀ 22, nítorí náà wo oore àti ìkanú Ọlọ́run lórí àwọn tí ó ṣubú ìkanú, ṣùgbọ́n lórí ìwọ oore, bí ìwọ bá dúró nínú oore rẹ̀, kí a má bàa ké ìwọ náà kúrò. Ó yẹ kí ó yé wa náà, ó yẹ kí ó yé wa nígbà náà wípé àwọn tí wọ́n máa ń sọ pé tá a bá ti wà nínú oore ọ̀fẹ́ nígbà kan, àwọn yóò wà nínú oore ọ̀fẹ́ títí láé bí wọ́n tilẹ̀ jẹ́ aláìgbọ́ràn, aláìṣòótọ́, tàbí ọlọ̀tẹ̀, tàbí ẹni tí kò ka ọ̀rọ̀ Ọlọ́run sí. Ó ní àwọn tí ó ṣubú, àwọn tí ó padà sínú ẹ̀ṣẹ̀, ó ní Ọlọ́run ní ìkanú, kì í ṣe ìkanú, ìkanú sí wọn. Wípé ṣùgbọ́n àwọn tí wọ́n dúró, àwọn tí wọ́n wà nínú oore ọ̀fẹ́ Ọlọ́run, àwọn tí wọ́n ń gbọ́ràn sí Ọlọ́run, àwọn tí wọ́n tẹ̀lé Ọlọ́run, àwọn tí wọ́n ń gbọ́ràn sí ọ̀rọ̀ rẹ̀ nígbà gbogbo, ó ní oore ọ̀fẹ́ yìí wà fún wọn níwọ̀n bí wọ́n ti jẹ́ ẹni tí ń gbọ́ràn. Ó ní ṣùgbọ́n kí a kíyè sára, kí a má bàa ké àwa náà kúrò. Nínú Hebrew 4:13 ẹsẹ̀ 14, jẹ́ kí a kà á láti ẹsẹ̀ 12, ẹ kíyè sára ara, kí ọkàn búburú ti àìgbàgbọ́ kí ó má ṣe wà nínú ẹnikẹ́ni yín ní lílọ kúrò lọ́dọ̀ Ọlọ́run alààyè. Èyí ń sọ nípa àwa tí a ti wá sọ́dọ̀ Ọlọ́run alààyè. Ó wá ń kìlọ̀ fún wa wípé kí a kíyè sára o, kí ọkàn búburú ti àìgbàgbọ́ kí ó má tún ṣe wà ní ayé wa. Àwa tí a ti gbàgbọ́ nígbà kan rí, àwa tí a ti tẹ̀lé Ọlọ́run nígbà kan rí, àwa tí a ti ju ẹ̀ṣẹ̀ sílẹ̀ nígbà kan rí, àwa tí a ti gba Jésù gbọ́ nígbà kan rí, wípé kí a kíyè sára, kí ọkàn búburú ti àìgbàgbọ́ kí ó má ṣe wá sínú ẹnikẹ́ni wa, kí a má bàa lọ kúrò lọ́dọ̀ Ọlọ́run alààyè. Ṣùgbọ́n ẹ máa gba ara yín níyànjú lójoojúmọ́, níwọ̀n ìgbà tí a bá ń pè é lóní, kí a má bàa sé ọkàn ẹnikẹ́ni nínú yín le nípa ẹ̀tàn ẹ̀ṣẹ̀ ní ọjà wa, ní ibi òwò wa, ní ibi ní aládùúgbò wa, ní ibi iṣẹ́, ní a ti máa ń rí ọ̀pọ̀lọpọ̀ nǹkan, ọ̀pọ̀lọpọ̀ ìdánwò, nǹkan mìíràn tí ojú wa máa ń fà sí, tí ọkàn wa máa ń fà sí, nǹkan mìíràn tí ó jẹ́ ti ara, tí ara máa ń fà sí. Ó ní kí a ṣọ́ra, ó ní kí a kíyè sára, kí ẹnikẹ́ni nínú wa kí a má bàa gbá wa kúrò nínú ìgbàgbọ́, kí ìgbàlà Jésù Kristì kí ó má bàa yọ kúrò nínú ọkàn wa nípa ẹ̀tàn ẹ̀ṣẹ̀. Ẹsẹ̀ 14, nítorí àwa di

àwẹ̀ tí ìwọ kò sì rí i. Wọ́n jẹ́ ẹni tó ń gbà àwẹ̀ tó sì ń gbàdúrà, ṣùgbọ́n a sọ fún wa wípé kí àwọn ajíhìn rere, àwọn wòlíì ti bíbélì, kí wọn kí ó ké rárá, kí wọn kí ó má ṣe dá sí, kí wọn kí ó gbé òun sókè láti fi ẹ̀ṣẹ̀, láti fi ìré kọjá wọn, láti fi hàn wọ́n. Jẹ́ kí ó yọ nígbà náà wípé mò ń gbàdúrà, mò ń gbà àwẹ̀, mo lọ sílé ìsìn. Èyí ò sọ wípé o ti di ẹni ìgbàlà. Ìkarùn-ún, àwọn mìíràn máa ń rò wípé bí a bá jẹ́ni tó ń láàlá, àlá tamátàsé, a sì ń ríran, a ń sọ tẹ́lẹ̀. Èyí jẹ́ wípé bóyá nígbà náà a ti ní ìgbàlà, rántí wípé Pharaoh náà láàlá, Nebukadnesari pàápàá láàlá, ṣe rántí aya Pilato, òun pàápàá ní láàlá. Àwọn wọ̀nyí àlá wọn kò sọ wọ́n di ẹni ìgbàlà. Ìgbàlà Ọlọ́run, ìgbàlà tí gbani kúrò lọ́wọ́ ẹ̀ṣẹ̀, kò jẹ́ tiwọn. Bí a bá ń sọ nípa àsọtẹ́lẹ̀, kò sí àsọtẹ́lẹ̀ tí o lè sọ lónìí tó ju ti Bálámù aríran lọ. Òun náà sọ tẹ́lẹ̀, ó tilẹ̀ gbàdúrà wípé òun fẹ́ kú ikú olódodo, ṣùgbọ́n ìgbàlà ò jẹ́ tiẹ̀. Ó kú ikú ìtìjú, ikú ọlọ̀tẹ̀, ikú ẹlẹ́ṣẹ̀. Nítorí bẹ́ẹ̀, ó yẹ kó yé wa wípé mo ń lálàá, mo ń ríran, mo ń sọ tẹ́lẹ̀, ẹ̀mí ń gbé mi ṣánlẹ̀. Ìyẹn ò sọ wípé o ní ìgbàlà. Ìkẹfà, kì í ṣe wípé o jẹ́ ọmọlúàbí tí kì í jà, ọmọlúàbí tí kì í bínú, ṣùgbọ́n nítòótọ́ o ṣe jẹ́jẹ́ lóde ara, ṣùgbọ́n paramọ́lẹ̀ ń bẹ lódò ikùn. Irú ẹni bẹ́ẹ̀ a ò lè sọ wípé o ní ìgbàlà. Èyí kì í ṣe ìgbàlà tí Jésù ń tẹnu mọ́ pé òun fẹ́ fún ẹnì kọ̀ọ̀kan wa. Ìkeje, kì í ṣe wípé mo jẹ́ olóyè nínú ìjọ, bí bàbá ẹgbẹ́, bí díákónì, bí lérídà, láì di àtúnbí, tàbí kí ènìyàn kí ó kọ́ ilé ìsìn. Ọ̀pọ̀lọpọ̀ ló ṣeéṣe fún wọn láti kọ́ ilé ìsìn láì fi ẹ̀ṣẹ̀ sílẹ̀, láì ní ìgbàlà. Àwọn mìíràn tilẹ̀ máa ń gbèjà ẹ̀sìn, wọ́n ní bí o bá bú ìgbàgbọ́ pẹ́rẹ́, o rí pupa ojú omi. Ìyẹn ò sọ wípé o ti di ẹni ìgbàlà. Ohun tí a ń pè ní ìgbàlà ni wípé kí Ọlọ́run fún ara rẹ̀ pẹ̀lú oore ọ̀fẹ́ àti pẹ̀lú ẹ̀jẹ̀ tí Jésù ta sílẹ̀ lórí òkè Calvary, kí ó wẹ ẹ̀ṣẹ̀ rẹ nù, kí ó sọ ọ́ di ẹni ọ̀tọ̀, ẹni ọ̀tún, ẹ̀dá ọ̀tún. Yẹ kí a tún kà á lẹ́ẹ̀kan sí nínú Matthew orí kìíní, ẹsẹ̀ 21. Matthew orí kìíní, ẹsẹ̀ 21. Sì bí ọmọkùnrin kan, Jésù ni ìwọ pe orúkọ rẹ̀, nítorí òun ni yóò gba àwọn ènìyàn rẹ̀ là kúrò nínú ẹ̀ṣẹ̀ wọn. Bí o bá jẹ́ ti Ọlọ́run ní tòótọ́, a ó ti gbà ọ́ là kúrò nínú ẹ̀ṣẹ̀ rẹ. Èyí ni a ń pè ní ìgbàlà. Nígbà tí ènìyàn bá ní ìrírí ìdánilójú ìdáríjì gbogbo ẹ̀ṣẹ̀ nípa ìgbàgbọ́ nínú Kristi, èyí ni a ń pè ní ìgbàlà. Bí o bá ti tọ Ọlọ́run wá, o ti jẹ́wọ́ àwọn ẹ̀ṣẹ̀ rẹ, o ti kọ̀ wọ́n sílẹ̀, o sì ti bẹ̀bẹ̀ wípé kí Ọlọ́run kí ó dáríjì ọ́. Bí o bá jẹ́ bẹ́ẹ̀, o ní ìdánilójú ìdáríjì ẹbí ẹ̀ṣẹ̀, kò tún ní sí ní ọkàn rẹ mọ́. Èyí ni wípé o ti di ẹni tí a dáríjì. Nítorí lẹ́sẹ̀kẹsẹ̀, bí tí o bá ti ronú pọ̀dà gbogbo ẹ̀ṣẹ̀ rẹ, tí o sì gbàdúrà pẹ̀lú ìgbàgbọ́ nínú Kristi, Ọlọ́run yóò darí gbogbo àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí pátápátá ní ìṣẹ́jú àáyá. Yóò sì wà ní àlàáfíà. Ohun tí a ń pè ní ayọ̀ ìgbàlà yóò jẹ́ tirẹ̀. Ìdánilójú wípé o ti bá Ọlọ́run lájà yóò sì jẹ́ tirẹ̀ pẹ̀lú. Nínú orin Dáfídì ni a ti rí tí olórin Dáfídì yìí tí ó ń gbàdúrà, tí ó sì ń sọ fún wa àbáyọrísí nígbà tí a bá bá Ọlọ́run lájà, àbáyọrísí nígbà tí ìgbàlà Ọlọ́run tí ó bá ti jẹ́ tiwa. Orin Dáfídì 151, orin Dáfídì orí 151, ẹsẹ̀ 12, mú ayọ̀ ìgbàlà rẹ padà tọ̀ mí wá. Bí ó bá jẹ́ tòótọ́ ni o ti ní ìgbàlà, ó rí wípé ayọ̀ ọ̀run, ayọ̀ wípé a ti dáríjì ọ́, yóò wà nínú ọkàn rẹ, ọkàn rẹ pàápàá yóò fòyẹ́. Gbogbo ẹ̀bi ìdálẹ́bi tí ó ti wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ a ó mú wọn kúrò. Ó ní ayọ̀ wípé

ọmọ ọlọ́run èkì ṣe ayọ̀ ti àwọn àgàbàgebè ayọ̀ ti àwọn àgàbàgebè kìí pẹ́ nítorí wípé ó ṣeéṣe bí wọ́n bá ní ohun kan nísinsìnyí wọ́n lè ṣọpẹ́ wọ́n lè dúpẹ́ wọ́n lè fọ̀fáyọ̀ ṣùgbọ́n ní ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún tàbí ọgbọ̀n ìṣẹ́jú lẹ́yìn náà ayọ̀ tí wọ́n rò pé wọ́n ní ó ti fò lọ nítorí èyí ni Job ṣe ń sọ fún wa wo Job orí ogún Job orí ogún ẹsẹ̀ ìkarùn-ún pé orin ayọ̀ ènìyàn búburú ìgbà kúkúrú ni àti pé ní ìṣẹ́jú kan ni ayọ̀ àgàbàgebè bí abájẹ́ ẹni tí ò tí ní ìgbàlà bí abájẹ́ ẹni tí kò tí gba Jésù gẹ́gẹ́ bí olùgbàlà wa gẹ́gẹ́ bí ẹni tí ó ti ní ìwẹ̀nù mọ́ nínú ẹ̀jẹ̀ Jésù ó ṣeéṣe kí a kọrin fún ìgbà díẹ̀ ó ṣeéṣe kí a ní ayọ̀ ọ̀sán kan tàbí òru kan ṣùgbọ́n ó sọ fún wa wípé orin ayọ̀ ènìyàn búburú fún ìgbà kúkúrú ni ó sì sọ fún wa wípé ayọ̀ àwọn àgàbàgebè ó jẹ́ fún ìṣẹ́jú kan ṣùgbọ́n ayọ̀ tí wà títí ayọ̀ tí bá ní kálẹ́ ayọ̀ tí wà nínú ọkàn wa lóòrọ̀ lọ́sàn-án lálẹ́ láti ọjọ́ kan dé ọjọ́ mìíràn èyí ni ayọ̀ ìgbàlà tún kà á lẹ́ẹ̀kan sí nínú orin Dáfídì ìkọkànléníàádọ́ta ẹsẹ̀ ìkejìlá mú ayọ̀ ìgbàlà rẹ padà tọ̀mí wá Dáfídì tí ó ń gbàdúrà níhìn ó ti ní ayọ̀ yìí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ṣùgbọ́n ó sọ ayọ̀ yìí nù nítorí ó padà sínú ẹ̀ṣẹ̀ ó padà sínú àgbèrè ó padà sínú èké irọ́ pípa ó padà sínú kí a máa bo ẹ̀ṣẹ̀ mọ́lẹ̀ a sì sọ fún wa wípé ẹni tí ó bá bo ẹ̀ṣẹ̀ rẹ̀ mọ́lẹ̀ kì yóò ṣe rere ṣùgbọ́n ẹni tó bá jẹ́wọ́ tó bá kọ̀ ọ́ sílẹ̀ ni yóò rí àánú gbà nítorí wípé ó ti di apẹ̀yìndà ó ti pàdánù ayọ̀ ìgbàlà ọlọ́run tí ó ní tẹ́lẹ̀ tẹ́lẹ̀ òun ló ṣe wá ń gbàdúrà wípé ọlọ́run ní tòótọ́ mo mọ̀ wípé mo ti ṣe kà á láti ẹsẹ̀ ìkíní ọlọ́run ṣàánú fún mi gẹ́gẹ́ bí ìṣeun ìfẹ́ rẹ gẹ́gẹ́ bí ìrọ́nú ọ̀pọ̀ àánú rẹ nu ìrékọjá àìṣòdodo ẹ̀ṣẹ̀ ìdálẹ́bi mi nù ú kúrò ó ní wẹ̀mí lé àwẹ̀mọ́ kúrò nínú àìṣedédé mi kí o sì wẹ̀mí nù kúrò nínú ẹ̀ṣẹ̀ mi ó ní nítorí mo jẹ́wọ́ ìrékọjá mi o nígbà gbogbo ni ẹ̀ṣẹ̀ mi sì ń bẹ ní iwájú mi ìwọ nìkan ṣoṣo ni mo ṣẹ̀ sí tí mo sì ṣe búburú yìí níwájú rẹ ohun tí ọlọ́run béèrè lọ́wọ́ ẹni tí ó fẹ́ ní ìgbàlà tòótọ́ nìyí wípé o ní láti jẹ́wọ́ o ní láti kọ̀ sílẹ̀ láì bo ohunkóhun mọ́lẹ̀ ó sọ fún wa wípé ní ẹsẹ̀ ìkeje ó ní fi ewé ìsopọ̀ fọ̀ mí èmi ò sì mọ́ wẹ̀mí èmi ò sì fojú ẹ̀gbọ̀n òwú lọ mú mi gbọ́ ayọ̀ àti inú dídùn kí àwọn egungun tí ìwọ ti rún kí ó lè máa yọ̀ ó wá ń sọ fún wa wípé mú ayọ̀ ìgbàlà rẹ padà tọ̀ mí wá mo ti pàdánù rẹ ṣùgbọ́n mú o padà tọ̀ mí wá kí o sì fi ẹ̀mí òmìnira rẹ gbé mi ró ó ń bẹ̀bẹ̀ wípé kí ìgbàlà ọlọ́run kí ó lè jẹ́ tòun kí o má tún padà sínú àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí mọ́ kí o lè jẹ́ ẹni tí ń dúró ṣinṣin a ó fún wa ní ìṣẹ́gun lórí gbogbo ẹ̀ṣẹ̀ tí ó ti kó wa lẹ́rú tẹ́lẹ̀ tẹ́lẹ̀ bí ó bá jẹ́ wípé ní tòótọ́ ni a ní ìgbàlà ọlọ́run a ó gbà wá sílẹ̀ kúrò nínú àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí tí ó ti dè wá ní ìgbèkùn tẹ́lẹ̀ tẹ́lẹ̀ bí ènìyàn kan bá wa kọ etí ikún sírú ìgbàlà ńlá bí èyí onítọ̀hún jẹ́ aláìmoore ó sì jẹ́ ènìyàn búburú yóò sì gba ìdájọ́ ayérayé fún ẹ̀ṣẹ̀ rẹ̀ nítorí ó ní àǹfààní àti gba ìdáríjì ó ní àǹfààní àti ní ìgbàlà ṣùgbọ́n nítorí wípé ó ń dímọ́ nítorí wípé ó ń ṣe àgàbàgebè nítorí wípé ó ń dágunlá èyí kò kàn mí ó pàdánù ìgbàlà ọlọ́run yóò sì pàdánù ire àti ìbùkún ayérayé yóò jìyà ní ọ̀run àpáàdì títí ayérayé èyí ni ẹni tí ó kọ epistele sí àwọn ebéèrò ni ó fi ń bi wá ní ìbéèrè kan tí ó ṣe pàtàkì tí o láti dáhùn ní kẹ́lẹ́kẹ́lẹ́ ọkàn rẹ nínú ebéèrò
ori keji ese iketa oni awa o ti se la bi awa ko ba nani iru igbala nla bi eyi awa o se bo lowo idaje olorun awa o se bo lowo eru ese to n pa wa lo ku yi to n pa wa ko lo yi oni awa o se bo bi awa ko ba nani iru igbala nla bi eyi oni igbala ti an so nipa re yi ti atete ko bere si so lati odo oluwa o je e ti Jesu Kristi oluwa wa fun rara re ti o ti wa su re tele tele ati ti a si fi mule fun wa lati odo awon eni ti o gbo awon aposteli awon omo leyin Jesu won fi mule fun wa we pe tooto ni igbala yi we pe bi o ba gbagbo igbala yi yo je tire mo si gbagbo we pe oni kuro ninu ago yi lai je ki igbala oluwa itusile idande oluwa irapada oluwa ki o je tire yo je tire loruko Jesu anwo nisinsin yi koko keta ninu eko wa ti oro yi iwenumo gbogbo ese iwenumo gbogbo ese pelu etutu eje Kristi se iye biye lati we ese wanu e ni Jesu fun ara re lo so fun wa ninu Matthew ori ikerin din logbon ese ikeje din logbon oni nitori eyi li eje mi ti maje mo titun ki se ti maje mo lai lai eje ti o fun oni idariji igbala idande ninu majemu lai lai o je eje eranko eje ewure tabi oboko sugbon so wipe fun awon ti won gbe ni majemu titun leyin ti Jesu Kristi ti o ti ko fun wa o ni eye le eje mi ti majemu titun ti atasile fun opo eniyan fun imukuro ese se ranti wo pe ati so fun o igbala ni we pe amu ese re kuro o wa so we pe eje Jesu ni atasile fun imukuro ese wo ni lefitiko ori iketadinlogun ese ikokanla lefitiko ori iketadinlogun ese ikokanla nitori pe emi ara nbe ninu eje emi emi si ti fi fun yin lati ma se tutu fun okan yin lori pepe ni nitori pe eje ni se etutu fun okan bi o ba fe etutu toto ebo arukun aroda fun awon ese ti o ti da bi o ba nfe aropo ti o se itewogba lodo oluwa o nso fun o wipe eje Jesu nikan soso ni o le gba o kuro ninu idajo idalebi ti tori nitori ese re ninu Romo ori keta ese iketa le logun Romo ori keta ese iketa le logun gbogbo eniyan le o sa ti se ti won si kuna ogo olorun ko si eni ti o le wi awijare nitori gbogbo eniyan le o ti se won si ti kuna ogo olorun ese ikerin le logun awon eni ti an dalare lofe ki se wo pe an sanwo fun igbala lofe ki se wo pe abi mi si lesin lofe ki se wo pe mo nse ohun gbogbo ti mo le se awon rere ti mo nse won po ju gbogbo to wa lowo mi o ni awon eni ti an dalare lofe nipa ori ofe re nipa idande ti o wa ninu Jesu Kristi wo ese karundinlogbon eni ti olorun ti gbe kale Jesu Kristi ti olorun ti gbe kale lati je etutu nipa igbagbo ninu eje re igbagbo ninu eje re lati fi ododo re han nitori idariji awon ese ti o ti koja ninu ipamora olorun eje ki o ye wa nigba na we pe eje Jesu nikan soso ni o le se etutu fun ese re ati fun ese awon elomiran ninu Hebrew ori kesan ese ikeji le logun Hebrew ori kesan ese ikeji le logun o si fere je ohun gbogbo li a fi eje wenu gege bi ofin
o so fun ani wo pe nigba aye ofin nigba aye majemo lai lai oni o fere je ohun gbogbo le a fi eje wenu ni akoko na iba je olori alofa funra re iba je awon omo lefi iba je awon omo israeli bi won ba dese si olorun gbogbo won pata ni an bere lo won we pe ki won mu eje eran ti apa wa ti o je aropo won eje ti o fi se etutu fun won ati le so fun a wi pe ki se awon eniyan nikan sugbon awon ohun elo ti o wa ni ibi mimo tabi ibi mimo julo ni a fi eje eran ni a fi se iya soto iwenumo won ki ohun ti a se lori awon pepe yi ki o le je itewogba lodo olorun eyi ni a fi so fun a wi pe o fe re je ohun gbogbo ateniyan atohun elo ni a fi eje wenu gege bi ofin ati lai si itaje sile ko si idariji I so fun a wi pe lai je wi pe agba eje Jesu agba agbo ohun ti Jesu se lori ige agbelebo agba agbo oni bi ki ba se be ki yo si idariji ese ti amanka lopo igba o ye ko ye wa ninu Johanu kini ori kini ese ikeje ati ikesan oni sugbon bi awa ba rin ninu imole bi ohun tin be ninu imole awa ni idapo pelu ara wa eje Jesu ko si nkan mi eje Jesu Kristi omo re ni we wa nu kuro ninu ese gbogbo oni bi awa ba wa jewo ese wa olooto ati olodo doli ohun lati dari ese wa jiwa ati lati we wa nu kuro ninu aisododo gbogbo anfani wa fun eni kokan wa loni lati ni iwenumo kuro ninu ese gbogbo o daju we pe bi o ba wa sodo Oluwa yo se fun o loroko Jesu eje Jesu lagbara to be lati pa gbogbo ese rere eje Jesu lagbara to be lati se iwenumo imukuro gbogbo ese pelu gbogbo abawon gbogbo egbin gbogbo alebo gbogbo aboko to wa ni igbese aye re ko si ose abofo kan laye to lagbara to sin ni pato eje Jesu Christi pelu ibo won eje na le kan soso gbogbo ese re ni Olorun yo wenu Olorun yo da gbogbo ese re yo da won sinu oku igbagbe re je wo awon ese na ki o se ko won sile iba se ese aigboran ese agbere ni tabi ese panshaga tabi ese ole jija tabi ese wayawo fayawo sise tabi ese jibiti tabi iwa ibaje gbogbo o sese ko je ija jija siga mimu igbo mimu oti mimu tabi tete tita ni tire o sese ko je iborisha o si sese ko je wipe orisha tire ni awon oku egbe ti o so wipe o ma yi eyin won pada o so agba ile ti o ti ku o so won di orisha ti ansin o so won di orisha akunlebo gbogbo awon ese wonyi ni Olorun fe dariji o bi o ba le wa si ese agbelebo loni pelu igbagbo lati wipe o ti ku fun o ki o ba le ni iye ada lejo ki a le da olare akan omogi ki a le tu o sile o ta eje re sile lati gba ola lofe bi o ba wa bi o ba gbadura bi o ba toro idariji lowo Olorun yo fun ni igbala yo si fun ni isegun o si le wa pe titi pelu Olorun ni ayeraye nisisin bi o ti lo lati gbadura Olorun ran wa leti pe ki a wo odo agutan Olorun eni ti o ko ese aye lo bi o ba fe ki o ko ese re lo dide lori ese re ki o so fun Olorun we pe gbogbo awon ese to ti da gbogbo awon ese to ti ku oleru to ku oleru gbogbo awon ese ti o di eru wuwo sori re wi pe o nfe ki Olorun ki o mu okoro ranti wi pe eje Jesu le ati ta sile oni nigba ti mo ba ri eje na emi o re yin koja o so fun a wi pe bi ati gbe ejo soke ile aginju be ni a ko le se alai gbe omo eniyan soke wi pe enikeni ti o ba gba gbo ki o ma ba se gbe sugbon ki o le ni iye aini pekun oni eyi ni eje mi ti ata sile oni eje yi ni ti ma je mu ti tun fun imukuro epolo ese opolopo okan oni awa o se la awa o se bo awa o se kuro ninu idajo Olorun bi a ko ba na ni iru igbala nla bi eyi oni ki o kepe Olorun o setan lati gba ola oni enikeni ti o ba wa sodo mi emi ki o taanu bi o ti won ki o ri
gbadura ke pe oluwa awon ese ti o wa ni igbesi aye re omi oni bi abadake tarawa abawa dake bi aba bo ese mole a o le se rere sugbon bi aba jewo bi aba ko sile oni ni gba na ni o le ri anu olorun gba se o fe anu olorun se o fe igbala tooto se o fe ki amu gba sere kuro se o fe ayo igbala olorun se o fe iwenu mo lati oke wa oni ki oke pe oluwa kepe oluwa nitori wipe jesu kristi ti ku fun enikokan wa ki o ba le mu ese wa kuro jewo awon ese re ma bo won mole o jewo awon ese re o sese ko je ese agboran o sese ko je ti agbere o sese ko je ti ikobirin jo o sese ko je ti panshaga o sese ko je wipe ti rope pani o sese ko je ti ijajija tabi ole jija tabi fayawo o sese ko je wipe ji oni jibiti ni o iwa ibaje okuro ninu aye re o si lo sile isin o nso fun a wipe igbala olorun o man gba ni kuro lowo ese oni bi enikeni ba wa ninu kristi o die dati tun ohun atijo won ti koja lo kiyesi gbogbo won di otun se igbese aye re ti di otun abi o se wa ninu ese sibe sibe abi o je ikan ninu awon aborisa ikan ninu awon tin tatete ikan ninu awon ti o so oku agba ile di orisa se o je ikan ninu awon ti o je wipe o ma nje bo kaakiri o nse sahara fun awon orisa oni ki o je wo fun olorun ki o je wo fun olorun bo je siga bo je oti bo je awon nkan e lo ti ku oleru oni ki o je wo fun olorun ki a ba le dariji o ki igbala olorun isodotun iwenumo agbara ma lo ma se dese mo ki o le wo inu aye re gbadura lainu re ki o gbadura ki o so fun olorun we pe o nfe ki igbala tooto igbala ti muni lati aye lo si orun ki o je ti re

0: Ìwé kìíní ti Samueli.
1: Orí ìkejìlélógún. Dáfídì sì kúrò níbẹ̀, ó sì sá sí ihò Adúlámù, nígbà tí àwọn arákùnrin rẹ̀ àti ìdílé bàbá rẹ̀ sì gbọ́ ọ, wọ́n sì sọ̀kalẹ̀ tọ̀ ọ́ níbẹ̀. Olúkúlùkù ẹni tí ó ti wà nínú ìpọ́njú, àti olúkúlùkù ẹni tí ó ti jẹ gbèsè, àti olúkúlùkù ẹni tí ó wà nínú ìbànújẹ́ sì kó ara wọn jọ sọ́dọ̀ rẹ̀, òun sì jẹ́ olórí wọn. Àwọn tí ó wà lọ́dọ̀ rẹ̀ sì tó ìwọ̀n 400 ọmọkùnrin. Dáfídì sì ti ibẹ̀ náà lọ sí Mispe ti Moabu. Òun sì wí fún ọba Moabu pé, jẹ́ kí bàbá àti ìyá mi, èmi bẹ̀ ọ́, wá bá ọ gbé títí èmi ó fi mọ ohun tí Ọlọ́run yóò ṣe fún mi. Ó sì mú wọn wá síwájú ọba Moabu, wọ́n sì bá a gbé ní gbogbo ọjọ́ tí Dáfídì fi wà nínú ihò náà. Gádì ìwòlíì sì wí fún Dáfídì pé, má ṣe gbé inú ihò náà, yẹra kí o sì lọ sí ilẹ̀ Júdà. Nígbà náà ni Dáfídì sì yẹra, ó sì lọ sínú igbó Háréti. Sọ́ọ̀lù sì gbọ́ pé a rí Dáfídì àti àwọn ọkùnrin tí ó wà lọ́dọ̀ rẹ̀. Sọ́ọ̀lù sì ń gbé ní Gibeah lábẹ́ igi kan ní Rama. Ọkọ rẹ̀ sì ń bẹ lọ́wọ́ rẹ̀, àti gbogbo àwọn ìránṣẹ́ rẹ̀ sì dúró tì í. Nígbà náà ni Sọ́ọ̀lù wí fún àwọn ìránṣẹ́ rẹ̀ tí ó dúró tì í pé, ǹjẹ́ ẹ gbọ́ ẹ̀yin ará Bẹ́ńjámínì, ọmọ Jésè yóò fún olúkúlùkù yín ní oko àti ọgbà àjàrà bí, kí ó sì sọ gbogbo yín di olórí ẹgbẹẹgbẹ̀rún àti olórí ọ̀rọ̀ọ̀rún bí, tí gbogbo yín fi ń dìmọ̀lù sí mi, tí kò fi sí ẹnìkan tí ó sọ ní etí mi pé, ọmọ mi ti bá ọmọ Jésè múlẹ̀, bẹ́ẹ̀ ni kò sì sí ẹnìkan nínú yín tí ó ṣàánú mi, kí ó sì sọ ní etí mi pé, ọmọ mi mú kí ìránṣẹ́ mi dìde sí mi láti badè mí bí ó ti rí lónìí. Dúẹ́gì ara Édòmù tí a fi di olórí àwọn ìránṣẹ́ Sọ́ọ̀lù sì dáhùn wí pé, èmi rí ọmọ Jésè, ó wá sí Nóbù, sọ́dọ̀ Ahimeleki ọmọ Ahitubu, òun sì béèrè lọ́dọ̀ Olúwa fún un, ó sì fún un ní oúnjẹ, ó sì fún un ní ìdá Goliati ará Filistia. Ọba sì ránṣẹ́ pé Ahimeleki àlùfáà ọmọ Ahitubu àti gbogbo ìdílé bàbá rẹ̀, àwọn àlùfáà tí ó wà ní Nóbù, gbogbo wọn ni ó sì wá sọ́dọ̀ ọba. Sọ́ọ̀lù sì wí pé, ǹjẹ́ gbọ́ ìwọ ọmọ Ahitubu? Òun sì wí pé, èmi nìyí, Olúwa mi. Sọ́ọ̀lù sì wí fún un pé, èéṣe tí ẹ̀yin fi dìmọ̀lù sí mi, ìwọ àti ọmọ Jésè, tí ìwọ fi fún un ní àkàrà àti idà, àti tí ìwọ fi béèrè fún un lọ́dọ̀ Ọlọ́run kí òun kí ó lè dìde sí mi láti badè mí bí ó ti rí lónìí. Ahimeleki sì dá ọba lóhùn, ó sì wí pé, ta ni Olúwa rẹ̀ tí ó ṣe ènìyàn rẹ nínú gbogbo àwọn ìránṣẹ́ rẹ bíi Dáfídì, ẹni tí í ṣe àánú ọba, ẹni tí ó ń gbọ́ tìrẹ, tí ó sì ní ọlá ní ilé rẹ? Òní ni èmi ó ṣẹ̀ṣẹ̀ máa béèrè ní ọwọ́ Ọlọ́run fún un bí, kí èyí ìní jìnà sí mi, kí ọba kí ó má ṣe ka nǹkan kan sí ìránṣẹ́ rẹ̀ lọ́rùn, tàbí sí gbogbo ìdílé bàbá mi, nítorí pé ìránṣẹ́ rẹ kò mọ̀kan nínú gbogbo nǹkan yìí, díẹ̀ tàbí púpọ̀. Ọba sì wí pé, Ahimeleki, kíkú ni ìwọ òkú, ìwọ àti gbogbo ìdílé bàbá rẹ. Ọba sì wí fún àwọn aṣáájú tí máa sáré níwájú ọba tí ó dúró tì í pé, yí padà kí ẹ sì pa àwọn àlùfáà Olúwa, nítorí pé ọwọ́ wọn wà pẹ̀lú Dáfídì, àti nítorí pé wọ́n mọ ìgbà tí òun sá. Wọn kò sì sọ ní etí mi, ṣùgbọ́n àwọn ìránṣẹ́ ọba kò sì jẹ́ fi ọwọ́ wọn lé àwọn àlùfáà Olúwa láti pa wọ́n. Ọba sì wí fún Dúẹ́gì pé, ìwọ yí padà kí o sì pa àwọn àlùfáà. Dúẹ́gì ara Edomu sì yí padà, ó sì kọlu àwọn àlùfáà, ó sì pa ní ọjọ́ náà 84 ènìyàn tí wọ́n wọ aṣọ ọgbọ̀ ẹfọ́dù, ó sì fi ojú ìdàpọ̀ ará Nóbù, ìlú àwọn àlùfáà náà, àti ọkùnrin àti obìnrin, ọmọ wẹrẹ àti àwọn tí ó wà ní ẹnu ọmú, àti màlúù, àti kẹ́tẹ́kẹ́tẹ́, àti àgùntàn. Ọ̀kan nínú àwọn ọmọ Ahimeleki, ọmọ Ahitubu tí a ń pè ní Abiatari sì bọ́, ó sì sá àsálà tọ Dáfídì lọ. Abiatari sì fi han Dáfídì pé, Sọ́ọ̀lù pa àwọn àlùfáà Olúwa tán. Dáfídì sì wí fún Abiatari pé, èmi ti mọ̀ ní ìjọ náà, nígbà tí Dúẹ́gì ara Édòmù ni ti wà níbẹ̀ pé, nítòótọ́ yóò sọ fún Sọ́ọ̀lù, nítorí mi ni a ṣe pa gbogbo ìdílé bàbá rẹ, ìwọ jókòó níyì lọ́dọ̀ mi, má ṣe bẹ̀rù, nítorí pé ẹni tí ń wá ẹ̀mí mi, ó ń wá ẹ̀mí rẹ, ṣùgbọ́n lọ́dọ̀ mi ni ìwọ wà ní àìléwu.
2: DCLM Radio, your spiritual welfare is our concern.
0: Ìwé-kìíní ti Samueli. Orí 23. Wọ́n sì wí fún Dáfídì pé, ṣáwo, àwọn ará Filistia ń bá ara Keila jagun, wọ́n sì ja ilẹ̀ ìpakà wọn ní olè. Dáfídì sì béèrè lọ́dọ̀ Olúwa pé, kí èmi kí ó lọ kọlu àwọn ará Filistia wọ̀nyí bí? Olúwa sì wí fún Dáfídì pé, lọ kí o sì kọlu àwọn ará Filistia, kí o sì gba Keila sílẹ̀. Àwọn ọmọkùnrin tí ó wà lọ́dọ̀ Dáfídì sì wí fún un pé, wò ó, àwa ń bẹ̀rù ní ìyìn ní Júdà, ǹjẹ́ yóò ti rí nígbà tí àwa bá dé Keila láti fi ojú ko ogun àwọn ará Filistia? Dáfídì sì tún béèrè lọ́dọ̀ Olúwa. Olúwa sì dá a lóhùn, ó sì wí pé, dìde, ki o so kale lo si Keila nitori pe emi o fi awon ara Filistia na le o lowo. Dafidi ati awon omokunrin re si lo si Keila, won si ba awon ara Filistia ja, won si ko won osin won, won si fi iparun la pa won. Dafidi si gba awon ara Keila sile, o si se nigbati Abiatari omo Ahimeleki fi sa to Dafidi lo ni Keila, o so kale to nti efodu kan lowo re, a si so fun Saul pe Dafidi wa si Keila. Saul si wi pe Olorun ti fi ile mi lowo nitori pe ati di imotan nitori o wo inu ilu ti o ni ilekun ati ikere. Saul si pe gbogbo awon eniyan na jo si ogun lati sokale lo si Keila lati ka Dafidi mo ati awon omokunrin re. Dafidi si mo pe Saul ti gbero buburu si ohun, o si wi fun Abiatari alupa na pe mo efodu na wa nihin yi. Dafidi si wi pe Oluwa Olorun Israeli, looto ni iranse re ti gbo pe Saul n wo ona lati wa si Keila lati wa fo ilu na nitori mi. Awon agba ilu Keila yo fi mi le lowo bi Saul yo asokale gege bi iranse re ti gbo bi Oluwa Olorun Israeli emi be o ku fun iranse re. Oluwa si wi pe yo sokale wa. Dafidi si wi pe awon agba ilu Keila yo fi emi ati awon omokunrin mi le Saul lowo bi Oluwa si wi pe won o fi o le won lowo. Dafidi ati awon omokunrin re ti won tu egbeta eniyan si dide, won lo kuro ni Keila, won si lo si bikibi ti won le lo. A si wi fun Saul pe Dafidi ti sa kuro ni Keila, o si lo si Keila mo. Dafidi si n gbe ni Aginju nibi ti o ti sa pamo si, o si n gbe nibi oke nla kan ni Aginju Sifi. Saul si n wa lojojumo sugbon Olorun ko fi le lowo. Dafidi si ri pe Saul ti jade lati wa emi ohun kiri. Dafidi si wa ni Aginju Sifi ninu igbo kan. Jonathani omo Saul si dide, o si to Dafidi lo ninu igbo na, o si gba ni iyanju nipa ti Olorun. Oun si wi fun pe ma se beru nitori owo Saul baba mi ki yo te o, iwo ni yo joba lori Israeli, emi ni yo si se bikeji re. Saul baba mi mo be pelu, awon mejeji si se adehun niwaju Oluwa. Dafidi si joko ninu igbo na, Jonathani si lo si ile re. Awon ara si fi si goke to Saul wa si Gibea. Won si wi pe se Dafidi ti fi ara pamọ sodo wa ni ibi ti o to sa pamọ si ni igbo ni oke Hakila ti o wa ni Hagusu ti Jeshimoni. Nje ni sisin yi oba sokale wa gege bi gbogbo ife ti o wa ni okan re lati sokale ipa ti awa ni lati fi ile oba lowo. Saul si wi pe alabukun fun ni eyin nipa ti Oluwa nitori pe eyin ti kaanu fun mi lo emi beyin e tun mura ki e si mo ki e si ri ibi ti ese re gbe wa ati eni ti o ri nibe nitori ti a ti so fun mi pe ogbon ni o nlo jojo. E si wo ki e si mo ibi isapamo ti ma sapamo si ki e si tun pada to mi wa nitori ki emi ki o le mo daju emi o si ba yin lo yo si se bi o ba wa ni ile Israeli emi o si wa ni awari ninu gbogbo egberun Juda. Won si dide won si saju Saul lo si Sifi, sugbon Dafidi ati awon omokunrin re wa ni Aginju Maoni ni petele ni Hagusu ti Jeshimoni. Saul ati awon omokunrin re si lo iwa, won si so fun Dafidi, o si sokale wa si bi okuta kan, o si joko ni Aginju ti Maoni. Saul si gbo, o si le pa Dafidi ni Aginju Maoni. Saul si rin ni apa kan oke kan, Dafidi ati awon omokunrin re ni apa keji oke na. Dafidi si yara lati sa kuro ni waju Saul nitori pe Saul ati awon omokunrin re ti rogba yi Dafidi ati awon omokunrin re ka lati mu won. Sugbon won se kan si to Saul wa, o si wi pe iwo yara ki o si wa nitori ti awon Filistini ti gbe ogun ti ile wa. Saul si pada kuro ni lile pa Dafidi, o si lo ipade awon Filistini nitori na ni won si se npe be na ni Silahamalekoti ni itumo re okuta ipinya. Dafidi ti goke lati ibe lo, o si joko nibi ti o sa pamọ si ni Engedi.
3: Oluwa Olorun wa, a dupe lowo yin wepe agbara yin ki kuna. A dupe wepe bi a ba to yin wa, e je eni ti o ma nfi ileri fun ni ti o si ma mu ileri na se. A nbebe wepe loni bi a ti wa ti a o si gbadura si yin wepe e o gbadura wa ni oruko Jesu. Gbogbo ibi ti isoro wa, gbogbo ibi ti aini wa, gbogbo ibi ti idaniloro owo iso wa ni igbesi aye wa, e ba wa mu o kuro ni oruko Jesu. A nbe yin wepe bi elese se n to yin wa ni asale yi e o gba kan re la. Bi awon alaisan ti n to yin wa ni asale yi e o da won ni ide, ati bi awon ti a n da loro lati owo emi esu bi won ti n to yin wa ni asale yi anbebe wepe idande lati atoran wa idase lati owo yin wa e o fun won ni oruko Jesu e gbo adura wa e shanu fun awon eniyan yin e je ki a pada lo si ile pelu ayo ati alaafia ni okan wa ni oruko Jesu Kristi Oluwa wa amen ninu peteru kini ori kini ese ikeje dinlogun ati ikokan dinlogun le ati mu akori oro wa ni asale yi peteru kini ori kini lati ese ikeje dinlogun si ese ikokan dinlogun ni won bi eyin ti mo pe a ko fi ohun ti dibajera yin pada bi fadaka tabi wora kuro ninu iwa asan yin ti eyin ti jogun lati odo awon baba yin bi ko se eje iye biye ti bi ti odo agotan ti ko le aboko ti ko li abawon ani eje Jesu Kristi ohun ti a soro le lori ni asale yi ni eje Kristi eje iye biye eje Kristi eje iye biye eje Jesu Kristi je iye biye ni waju Olorun fun irapada wa fun imularada wa fun idande wa ati fun bi a se le sumo Olorun ju be lo ki Jesu ki o to wa se aye yi eje agotan ni afun awon omo Israeli lati pi ma se etutu fun okan eleshe ni Levitiko ori ketadilogun ni ati nka ese ikokanla Levitiko ori kokan ori ketadilogun ese ikokanla nitori pe emi ara nbe ninu eje emi si ti fi fun yin lati ma se tutu fun okan yin lori pepe ni nitori pe eje ni se etutu fun okan gege bi ati ma ngbo ni igba gbogbo ninu oro Olorun wi pe gbogbo eniyan ni o sa ti se ti o si ti kuna ogo Olorun lati igba ti Adam ti sobo kuro ninu ipo ti a da ipo ti a fi si lati owo Olorun lati igba na ni ese ti njoba lori gbogbo awon eniyan ti won wa si aye yi lati igba naa ni a si ti fi eje ewure tabi eje agotan tabi eje ako malu tabi eje eranko fun won lati le se etutu fun ese won titi o fi di igba ti Jesu wa si aye ti Olorun pinu lati se asepe igbala ati irapada wa eje eranko wonyi ni a ma n fi se etutu fun okan won eyi ni a ka ninu Levitiko ti a ti ka si wa nisinsin we pe eje wonyi ni o n se etutu fun awon okan ti won ti sakulo awon okan ti won ti dese awon okan ti won ti fi ibi ti Olorun fi won si tele ti won ti fi iru ipo bee sile sugbon ni igba ti o di akoko ti Olorun fe se asepe igbala awon eda to si fe fi irapada nla fun wa o ran Jesu Kristi omo re lati ko fun wa lati igba naa ni o fi je wipe eje eranko ko niye lori mo ko si je itewogba lowo Olorun mo bi a ba ri enikeni loni ti o si n ta eje eranko sile tabi eni ti n se etutu tabi eni ti n rubo o ye ki o ye iru eni bee wipe lati igba ti Jesu Kristi ti ku lori igi agbelebo ni eje eranko ko ti niye lori fun igbala tabi fun idande tabi fun etutu tabi fun irapada wa ninu Heberu ori kewa lati ese ikarun Heberu ori kewa lati ese karun nitori na nigba ti o wa se aye o wi pe iwo ko fe ebo ati ore sugbon ara ti ara ni iwo ti pese fun mi ebo sisun ati ebo fun ese ni iwo ko ni inu didun si nigba na ni mo wi pe kiyesi ninu iwe kika le agbe ko nipa ti emi mo de lati se ife re olorun ni ati odun de odun fun odun popo gege bi egberun odun ni ona merin ni awon wonyi ni won tin se irobo ni awon wonyi ni won tin mu eran wa si waju olowa sugbon nigbati akoko to ti jesu yo wa si aye aso fun a wi pe olorun ko ni inu didun si awon ebo wonyi mo nitori be lati igba na ti jesu ti de ni o ti je wi pe ni waju olowa awon ebo sisun tabi eran pipa tabi anse tutu tabi anse onkohun ti o jo wi pe anta eje sile lati mu ese tabi aisan tabi aini tabi ori buburu kuro ni o ti je wi pe awon nkan wonyi ko je etewogba ni waju olowa mo eni o fi so ni ese kefa ti ati kanisisi wi pe ebo sisun ati ebo fun ese ni iwo ko ni inu didun si nitori na bi enikeni ba wa ni hi ni asale yi ti o je wi pe o nka akiri o nrobo o nperan ni ireti wi pe eran ti apa yi tabi eje ti ata sile yi yo mu ese ati ori buburu tabi aisan tabi aini kuro an so fun wi pe iru nkan wonyi olorun ko ni inu didun si mo sugbon wi pe nigba na ni mo wi pe kiyesi ninu iwe kekale ati pe ko nipa ti mi eyi je on ti ati ko sile nipa Jesu Kristi wi pe mo de lati se ife re olorun ife re olorun ti an so nihin ni wi pe Jesu lo si ori igi agbelebo o ku o ta eje re sile fun iwo ati fun emi ti o ba ranti ni oju kan na ti Johanu ri Jesu Kristi ni o toka si wi pe oun ni odo agutan Olorun ti yoko ese ara aye lo ninu Johanu ori kini ese ikokandinlogbon ni ijo keji Johanu ri Jesu nbo wa sodo re o wi pe wo odo agutan Olorun eni ti o ko ese aye lo eje wi pe lese kese ti Jesu ti de ni ati fi opin si eran pepa ni ati fi opin si irobo ni ati fi opin si ebo sisun tabi iru ebo miran ti awon omo Israeli ma nru nitori pe Jesu Kristi ni awa fi fun wa nisisin yi lati ko ese wa lo eyi ni Isaiah woli ti ri lati ojo pepe ti o si so fun awon omo Israeli wi pe igba kan wa ti Jesu Kristi yo de eti se omo Olorun ti a pe ni Emmanuel ti se wi pe Olorun wa pelu wa wi pe nigba ti o ba de yo je eya fun ese wa ati nigba ti o ba ti je eya fun ese wa ni a re wi pe yo ko awon ese awon ti o ba gbagbo lo bi o ba wo Isaiah ori keta di ni adota lati ese keta Isaiah ori keta le ni adota lati ese keta akegan re a se ko lodo awon eniyan eni kanu ti o si mo ibanuje o si dabi eni pe o mu ke apa oju wa mo kuro lara re akegan re awa ko si ka si eyi so nipa Jesu Kristi ti o wa si aye lati ko ese wa lo lati je etutu fun ese gbogbo agbaye ki se fun awon Jew nikan sugbon fun awon kefiri pelu o n so fun a wi pe akegan re bi o ba ti ka iwe ihinrere ti Matthew tabi ti Marko tabi ti Luke tabi ti Johanu o ri wi pe akegan Jesu lopo lopo leset nigba ti a ti bi nigba yi ni a ti n kegan re nigba ti o si wa se ise iranse fun awon omo Israeli ti ti o fi lo si ori igi agbelebo lati ko fun wa ni a ti n kegan re ni ese kerin looto o ti ro ibinuje wa o si gbe ikanu wa lo sugbon awaka si bi eni ti ana ti a lo lati odo Olorun ti a si pon loju sugbon asale ogbe nítorí ìrékọjá wa. A pa lé ara nítorí àìṣedédé wa. Iná àlàáfíà wa wà lára rẹ̀. Àti nípa iná rẹ̀ lè a fi mú wa lára dá. Bí a bá sọ wípé a ṣá ènìyàn lé ọgbẹ́, ó mọ̀ wípé ohun tí yóò jáde ni ẹ̀jẹ̀ bí a bá ṣá ènìyàn lọ́gbẹ́. Nígbàtí a ṣá Jésù lọ́gbẹ́, nígbàtí a kàn mọ́ orí igi àgbélébò, nígbàtí a fi adé ẹ̀gún dé Jésù lé orí, nígbàtí a fi ọkọ̀ kàn lé ẹ̀gbẹ́, ẹ̀jẹ̀ Jésù tí ó jáde, èyí wà fún ìràpadà wa. Èyí wà fún ìdáǹde wa, ó sì wà fún ìgbàlà wa pẹ̀lú nítorí tìrẹ. Nítorí tèmi ni a fi ṣá Jésù lé ọgbẹ́. Nítorí ìrékọjá rẹ, nítorí ìrékọjá mi, èyí jẹ́ nítorí ohun tí a ṣe tí a fi ré òfin Ọlọ́run kọjá. Ohun tí a ṣe tí a fi dẹ́ṣẹ̀, ohun tí a ṣe tí a fi ṣẹ̀ sí Ọlọ́run. Nítorí èyí ni a fi ṣá lé ọgbẹ́ apá lára nítorí àìṣedédé wa. Bí a bá sọ nípa àìṣedédé, nígbà tí ènìyàn bá rìn ségesège tí kò rìn déédé, èyí ni bíbélì ń kà sí ẹ̀ṣẹ̀ tàbí àìṣedédé. Nítorí nǹkan wọ̀nyí ni a fi pa á lára tí a sì ṣá lé ọgbẹ́, iná àlàáfíà wa ń bẹ lára rẹ̀, àti nípa iná rẹ̀ lè a fi mú wa lára dá. Mo fẹ́ fún ọ ní ohun mẹ́jọ tí ẹ̀jẹ̀ Jésù Kristì tí ó ṣe fún ọ, tí ó ṣe fún mi. Ìkíní ni wípé ó rà wá padà lọ́wọ́ ìgbèkùn èṣù. Ó rà wá padà lọ́wọ́ agbára èṣù. Ó rà wá padà lọ́wọ́ ẹ̀ṣẹ̀ wa tí ó ti dè wá ní ìgbèkùn. Jẹ́ kí a tún padà sí Pétérù kíní orí kíní láti ẹsẹ̀ ìkejìdínlógún. Pétérù kíní orí kíní ẹsẹ̀ ìkejìdínlógún dé ẹsẹ̀ ìkọkàndínlógún. Níwọ̀n bí ẹ̀yin ti mọ̀ pé a kò fi ohun tí dìbàjẹ́ rà yín padà bí fàdákà tàbí wúrà kúrò nínú ìwà asán yín tí ẹ̀yin ti jogún láti ọ̀dọ̀ àwọn bàbá yín, bí kò ṣe ẹ̀jẹ̀ iyebíye, bí ti ọ̀dọ́ àgùntàn tí kò lé àbùkù, tí kò sì lé àbàwọ́n, àní ẹ̀jẹ̀ Kristi. Gbogbo ẹranko tí àwọn ọmọ Ísírẹ́lì fi ń róbọ, bí a bá wò ní fínífíní gbogbo ayé láti àsìkò Ádámù ni ó ti wà lábẹ́ ìgún Ọlọ́run. Nítorí bẹ́ẹ̀, àti ènìyàn, àti ẹranko, àti ohun ọ̀gbìn, àti ohun tí ó wà ní ìlú, àti ohun tí ó wà ní oko, ni ó wà ní abẹ́ ìgún Ọlọ́run. Èyí ni ó fi jẹ́ wípé àwọn nǹkan wọ̀nyí kò lè mú wọn pé, kò sí lè mú wọn jẹ́ mímọ́ pátápátá. Ṣùgbọ́n Jésù ni ó wà ní àìlábòkò, àìlábàwọ́n. Nítorí bẹ́ẹ̀, ẹ̀jẹ̀ tí ó ta sílẹ̀, ó jẹ́ ẹ̀jẹ̀ pípé, ẹ̀jẹ̀ mímọ́, ẹ̀jẹ̀ tí ó ṣe iyebíye. Èyí ni a fi ń rà wá padà. Bí a bá sọ nípa ìràpadà, bí o bá ti jẹ́ ẹni tí ó ka àwọn ìwé ìtàn ní ilẹ̀ Yorùbá, ó mọ̀ wípé ní àkókò ẹrú, bí a bá mú ẹnikẹ́ni lẹ́rú, a lò ó gẹ́gẹ́ bí ẹrú, a lè lù ú gẹ́gẹ́ bí ẹrú, a lè fìyà jẹ́ gẹ́gẹ́ bí ẹrú, àti lè pàápàá gẹ́gẹ́ bí ẹrú. Ṣùgbọ́n nígbà tí olùdásílẹ̀, olùdáǹde, nígbà tí a ṣe òfin titun wípé kò sí ẹni tí ó yẹ kí ó wà ní abẹ́ ìsìnró mọ́, nígbà yìí ni àwọn ẹrú di òmìnira. Nígbà tí àwọn ẹrú wọ̀nyí sì di òmìnira, a kò lè fìyà jẹ wọ́n tàbí kí a lù wọ́n tàbí kí a pa wọ́n gẹ́gẹ́ bí ẹrú mọ́. Èyí ni Jésù Kristì ṣe fún wa wípé a ti jẹ ẹrú tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ẹrú nítorí ẹ̀ṣẹ̀ wa, ẹrú nítorí àìṣedéédé tí ó wà ní ìgbésí ayé wa, ẹrú èṣù. Ó sì ti kan àbàmọ́ wa lẹ́sẹ̀, ó sì ń fi ìyà jẹ wá nígbà kí ìgbà tí ó wò ó, ó lè fi àìsàn tí ó bá fẹ́ sí wa lára. Nígbà tí ó bá sì wó pẹ̀lú, ó lè sọ wá di aláìní, ó sì lè pa wá. Ohunkóhun ni èṣù lè ṣe fún àwọn tí wọ́n wà ní abẹ́ ìkáwọ́ rẹ̀. Ṣùgbọ́n nígbà tí o bá gba Jésù Kristì gbọ́, ẹ̀jẹ̀ Jésù yìí ni a fi ń rà wá padà. Bí o bá wo Gàlátíà orí kẹta, ẹsẹ̀ ìkẹtàlá sí ìkẹrìnlá, Kristì ti rà wá padà kúrò lọ́wọ́ ìgún òfin. Ẹni tí a fi ṣe ìgún fún wa, nítorí tí a ti kọ ọ́ pé ìfibóni olúkúlùkù, ẹni tí a fi kọ́ sórí igi, kí ìbùkún Abrahamu kí ó lè wá sórí àwọn kèfèrí nípa Kristì Jésù, kí àwa ki o le gba ileri emi nipa igbagbo nitori na bi o ba ranti wi pe ati pa Jesu lara fun o ati sa logbe fun o o ti ta je re sile nitori itire bi o ba le gbagbo loni a o ra o pada e je wi pe Jesu fun ara re pelu agbara Olorun yo mo kuro labe isiru esu labe gbogbo iya ti o nfi je o nitori pe o je eni tire ninu Kolose ori kini lati ese iketala eni ti o ti gba wa kuro lowo agbara okunkun ti o si siwa nipo sinu ijoba ayanfe omo re ninu eni ti awa ti ni idande nipa eje re ani idariji ese bi o ba wo nti akaye daradara o nso wi pe ati wa labe agbara okunkun agbara emi boboro agbara esu ti satani tele sugbon asiwa nipo kuro ninu okunkun si imole asiwa nipo kuro ni abe agbara satani si abe agbara olorun asiwa nipo kuro ninu iya to nje wa si odo olorun nisisiyi a si se yi nipa idande tabi irapada nipa eje Jesu Christi bi o ba mara re si elese ti o si be si ni jewo ese re fun olorun ti o si so fun wi pe o ko fe ku si inu ese ti o wa o ko si fe tesiwaju lati ma jiya labe agbara esu bi o ba gba Jesu Christi gbo ti o si ranti wi pe o ti ku fun o daju wi pe yo da onide yo gba okan re la yo si dari gbogbo awon ese re jio ikeji eje Jesu yi kan na ni o nwe wa nu kuro ninu ese wa gbogbo elese je ileri ni waju olorun bi o ba si wa niru ipo yi gege bi ileri ki o sese fun o lati gbe lodo olorun titi aye raye bi o ba ku sinu ese o ku gege bi ileri ni waju olorun bi a ko ba fi eje Jesu we okan re mo ki okan re ki o funfun lao lao ki o sese fun o lati wa lodo olorun titi lai titi aye sugbon bi o ba le to olorun wa ti o si gbagbo ninu iwenu mo ti o wa ninu eje Jesu Christi o daju pe a o we okan ese re mo pelu eje Jesu ninu Heberu ori kesan ese ikeji le logun o fere je ohun gbogbo le a fi eje wenu gege bi ofin ati lai si itaje sile ko si idariji ko si iwenomo ko si imokoro fun ese wa lai si itasile eje Jesu Christi ko le sese fun enikeni lati ri oju Olowa nitori wo pe ileri ni atanu ni waju Olowa lati ma le gbe iwaju tabi ile Olorun titi ninu Matthew ori 24 Matthew ori 24 ese 28 ni Jesu fun ara ti so fun awe pe nitori eyi le eje mi ti ma je mo titun ti atasile fun opo eniyan fun imukuro ese ata eje Jesu Christi sile fun opo okan ti yo gbagbo fun opo okan ti o gbadura ti o si kepe Olowa wi pe oun fe imokoro ese iwenumo ese nitori be ranti wi pe oun kini ti eje Jesu ma nse fun ani wi pe o ma nra wa pada o ma gba kuro lowo esu lowo ese wa o si ma nda wa nide ikeji ni wi pe o ma nwo ese wa nu o ma mu ese wa kuro o ma mu wa di alaijebi ni waju Olorun iketa ni wi pe o mu wa somo to si gbogbo elese patapata ni o jina si Olorun bi o ba wa ninu ese re ki o sese fun o lati wa si waju Olowa nitori wi pe ese a ma yani nipa si Olorun ese a ma mu ikele tabi idabo si arin wa ati si Olorun nitori be ni a sa se so fun awe pe ese wa ni o je ki a jina rere si Olorun sugbon bi o ba le gbadura ti o si gbadura wi pe o gbagbo wi pe ati ta eje Jesu sile fun o nipa eje yi ni a fi le mu o sonmo iwaju olorun efeso ori keji wo ese iketala sugbon nisisin yi ninu kristi jesu eyin ti o ti jina rere nigba ti jori le mu sonmo to si nipa bawo nipa eje kristi nipa eje ti kristi ta sile ni afimu eni ti o jina rere eni ti o ti sakolo eni ti ese re ti ya nipa si olorun le afimu iru eni be wa somoto si lati wa gbe ni ile olorun lati ni alaafia olorun lati ni idande olorun lati di omo olorun ikerin nipa eje jesu ni afiba wa laja ti asije ke ani alaafia atun wo kolose le kan si kolose ori kini ese ogun ati nipa se re lati ba ohun gbogbo laja lehin ti o ti fi eje agbelebo re pari ija moni nipa se re iwon ibase won ibase won ibase ohun tin be le aye tabi ohun tin be le orun nipa eje Jesu Kristi ni ati pari ija ti o wa ni laarin elese ati olorun elese je ni ti o ba olorun oja olorun paapa si ko jesus si elese sugbon lati igba ti Jesu Kristi ti ku ni ori igi agbelebo ti o ti ta eje re sile be ni eje Jesu Kristi ni o je ohun ti a fi n ba wa laja laarin awa ati olorun bi o ba wa si odo olorun gege bi ota olorun gege bi eni ti o tin ba olorun ja tele tele ti olorun si ko ju ja si nitori ese ti o wa ni owo re bi o ba so fun olorun we pe o fe di eni ti ara pada o fe ba olorun laja o si n fe ki olorun ki o fun ni alaafia ki alaafia ki o wa laarin iwo ati olorun ki o si wa ninu okan re si olorun ki olorun ki o si se ase pe ise igbala ni okan re bi o ba gbagbo nipa eje jesu kristi aba iwo yo le ba olorun laja gbogbo ti o si wa ni igbesi aye re ti olorun fi n ba oja olorun yo mu gbo awon nkan won yi kuro bi o ba le se be ni asale yi o ri ojurere olorun gbogbo ija ti o si wa laarin iwo ati olorun nipa eje jesu kristi a o mu gbogbo re kuro patapata ikarun adawa lari nipa eje jesu kristi adawa lari nipa eje jesu kristi wo romu ori karun lati ese ikesan o wi pe melo melo si ni ti adawa lari nisisin yi nipa eje re li a o gba wala kuro ninu ibinu nipa se re o so wi pe adawa lari bi a ba wa labe ebi a wa labe idajo olorun bi a ba wa labe ebi a je eni ti o n reti ibinu gbogbona olorun sugbon bi a ba wa sodo olorun ta si so fun olorun we pe a n fe idalare nipa eje re bi a ba ti n we okan re nu pelu eje jesu kristi loju kan naa ni idalare yo wa eyi ni bibeli se n so fun a we pe nje ebi ko si nisinsinyi fun awon ti o wa ninu kristi jesu kìí ṣe fún àwọn tí ń róbọ ẹbí wà fún àwọn tí ń róbọ ẹbí wà fún àwọn tí ó rò wí pé wọ́n lè lọ sí ọ̀run nípa fífi owó fún àwọn alágbe ẹbí wà fún àwọn tí wọ́n rò wí pé nípa iṣẹ́ rere ara wọn tàbí iṣẹ́ ọwọ́ wọn wọ́n lè ṣe ara wọn pé láti wá ojú ọlọ́run ṣùgbọ́n ẹbí kò sí nísinsìnyí fún àwọn tí ó wà nínú kristi jesu àwọn tí kò rìn nípa ti ara bí kò ṣe nípa ti ẹ̀mí èyí ń sọ ìdáǹdè ìdáláre ti o wa fun awon ti a ti fi eje Jesu Kristi wena mo awon ti a ti fi eje Jesu Kristi balaja pelu olorun nipa eje kan na ikefa ni o fun wa ni iwenu mo ojojumo Johanu kini ori kini ese ikeje sugbon bi awa ba rin ninu imole bi ohun ti nbe ninu imole àwa ní ìdàpọ̀ pẹ̀lú ara wa ẹ̀jẹ̀ jesu kristi ọmọ rẹ̀ ní wẹ̀ wá nù kúrò nínú ẹ̀ṣẹ̀ gbogbo o wi pe bi awa ba rin ninu imole ohun ti a pe ni imole ni ire Jesu Christ ti o to wa wa ohun ti olorun so fun wi pe olorun ko ni inu didun si ebo tabi yala ebo sisun tabi ebo miran imole ni wo pe nisisin Jesu ti ko fun ni ori igi agbelebo bi aba to wa bi aba kepe bi aba si fi igbagbo wa si eje ti o ta sile fun wa e je wi pe arin ninu imole bi aba wo oro olorun ti o n tan imole si ipa ona wa ti a si rin gege bi oro olorun ti a n bere ori ofe lowo olorun wi pe a fe gbe a fe rin gege bi o ti la sile ninu iwe mimo e je wi pe arin ninu imole bi aba fe se ipinu tabi a fe gbe igbese tabi a fe se ise tabi a fe da wole oko kan a si bere wi pe kini oro olorun ti wi nitori pe a fe se gege bi oro olorun e je wi pe arin ninu imole o wa so fun a wi pe bi a ba je ni ti o rin ninu imole be wi pe eje Jesu Christi omo olorun ni we wa nu kuro ninu ese gbogbo aye ti a wa je aye ti o le ri aye ti o si ma mu iri tabi

ará. Ǹjẹ́ bí a ti ní ìgboyà láti wọ inú ibi mímọ́ nípasẹ̀ Jésù? A ní ìgboyà láti wọ ibi mímọ́ nípa ẹ̀jẹ̀ Jésù. Ohun tí a ń sọ fún yín ni pé àwọn ọmọ Ísíráẹlì, kò sí ẹnikẹ́ni tí ó ní àǹfààní láti wọ ibi mímọ́ lọ, nítorí pé ẹni tí ó bá wọ ibi mímọ́ lọ lẹ́sẹ̀kẹsẹ̀ ni ikú yóò dé bá, nítorí kò sí ẹni tí ó mọ́ tó bẹ́ẹ̀, ẹni tí a gbà láàyè tó bẹ́ẹ̀ láti wá sí ibi mímọ́ tàbí ibi mímọ́ jùlọ. Ṣùgbọ́n ní ìgbà tí Jésù Kristì ti dé, ni aṣọ ìkélé tí ó wà ní tẹ́ḿpìlì lè ti fà á ya. Èyí jẹ́ wípé ẹnikẹ́ni tí ó bá fẹ́ tọlọ́run wá nísinsìnyí, bí ó bá wá pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù Kristì, ìgbàgbọ́ nínú ẹ̀jẹ̀ Jésù Kristì yóò jẹ́ kí ó lè wọ ibi mímọ́ lọ. Òun ni ó fi sọ wípé ará, àwọn tí a ń pè ní ará ni àwọn tí a ti fi ẹ̀jẹ̀ Jésù wọ ẹnu, àwọn tí a ń pè ní ará ni àwọn tí ó ti kọ ẹ̀ṣẹ̀ wọn sílẹ̀, àwọn tí wọ́n ti di arákùnrin tàbí arábìnrin nínú Olúwa, àwọn tí wọ́n ń gbé ìgbésí ayé ọ̀tún. Ó wá ń sọ fún wa wípé ǹjẹ́ bí a ti ní ìgboyà láti wọ inú ibi mímọ́ nípa báwo? Nípa ẹ̀ṣẹ̀ ọwọ́ wa ni, tàbí nípa òdodo tiwa, tàbí nípa ohun tí a ti ṣe, tàbí yálà àṣesí Ọlọ́run tàbí àṣesí àwọn ènìyàn? Ó ń sọ fún wa wípé nípasẹ̀ ẹ̀jẹ̀ Jésù Kristì nìkan ṣoṣo ní a fi lè wọ ibi mímọ́ lọ. Nítorí bẹ́ẹ̀, jẹ́ kí o yí ọ wípé nígbà tí o bá ní ìgbàgbọ́ nínú ẹ̀jẹ̀ Jésù Kristì tí a ta sílẹ̀ fún ọ ní orí igi àgbélébùú, nígbà náà ni yóò lè ṣe é ṣe fún ọ láti lè ní ìgboyà láti wọ ibi mímọ́ lọ, láti wá sí ọ̀dọ̀ Ọlọ́run. Ìkẹjọ, ó fún wa ní ìṣẹ́gun. Ẹ̀jẹ̀ yìí kan náà ni ó sọ wá di aṣẹ́gun. Aṣẹ́gun lórí ẹ̀ṣẹ̀, aṣẹ́gun lórí ikú, aṣẹ́gun lórí àwọn ẹ̀mí èṣù, aṣẹ́gun lórí àìsàn pẹ̀lú. Ó sọ wá di ọba. Ó sì jẹ́ kí ọ̀rọ̀ wa kí ó ní agbára, nítorí pé ìgbà tí a ti wẹ̀ wá nù ni ẹ̀jẹ̀ Jésù Kristì yìí ni ó ti sọ wá di ọba. Bí a bá dúró láti gbàdúrà, a gbàdúrà gẹ́gẹ́ bí ọba. Bí a bá dúró láti sọ̀rọ̀, a sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ọba. Bí a bá dúró láti pàṣẹ, a pàṣẹ gẹ́gẹ́ bí ọba, nítorí pé iṣẹ́ tí ẹ̀jẹ̀ Jésù Kristì tí ó ti ṣe ní ìgbésí ayé wa. Ẹ jẹ́ kí a wo ìfihàn orí kìíní láti ẹsẹ̀ ìkarùn-ún sí ẹsẹ̀ ìkẹfà. Àti láti ọ̀dọ̀ Jésù Kristì, ẹlẹ́rìí olóòótọ́, àkọ́bí nínú àwọn òkú, àti aláṣẹ àwọn ọba ayé, ẹni tí ó fẹ́ wa, tí ó sì wẹ̀ wá nínú ẹ̀jẹ̀ rẹ̀ kúrò nínú ẹ̀ṣẹ̀ wa, fiyè sí i dáradára. Ó fẹ́ wa, ó sì wẹ̀ wá nínú ẹ̀jẹ̀ rẹ̀, omi nínú ìgò tàbí níbikíbi kò lè wọ ẹ̀ṣẹ̀ rẹ̀ nù. Omi níbikíbi, yálà abò létí òkun tàbí ẹnikẹ́ni gbàdúrà sí, kò lè wẹ ẹ̀ṣẹ̀ rẹ̀ nù. Ó sọ fún wa wípé ẹni tí ó fẹ́ wa, tí ó sì wẹ̀ wá nínú ẹ̀jẹ̀ rẹ̀ kúrò nínú ẹ̀ṣẹ̀ wa, lẹ́sẹ̀kẹsẹ̀ tí a ti wẹ̀ wá kúrò nínú ẹ̀ṣẹ̀ wa, ní ẹsẹ̀ ìkẹfà ń sọ fún wa wípé tí ó sì ti fi wá jẹ ọba. Ó fi wá jẹ ọba àti àlùfáà fún Ọlọ́run àti bàbá rẹ̀, tí rẹ̀ lé ògo àti ìjọba láé àti láéláé. Ìfihàn orí kejìlá, ẹsẹ̀ ìkọkànlá, wọ́n sì ṣẹ́gun rẹ̀. Èyí sọ fún ayé pé wọ́n ṣẹ́gun dragoni náà, wọ́n ṣẹ́gun èṣù, Sàtánì, ẹni tí ó jẹ́ ọ̀tá fún ọ àti ọ̀tá mú gbogbo ayé. Ó ní wọ́n sì ṣẹ́gun rẹ̀ nítorí ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn náà àti nítorí ọ̀rọ̀ ẹ̀rí wọn. Wọn kò sì fẹ́ràn ẹ̀mí wọn àní títí dé ikú. Àwọn nǹkan wọ̀nyí ni ẹ̀jẹ̀ Jésù Kristì ni ó máa ń ṣe fún wa. Pétérù ti sọ fún wa wípé kò ṣeé ṣe láti rà wá padà pẹ̀lú ohun tí dìbàjẹ́ gẹ́gẹ́ bí wúrà tàbí fàdákà, ṣùgbọ́n pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù Kristì ọmọ bíbí Ọlọ́run ni a fi rà wá padà. Ẹ̀jẹ̀ yìí ni ó fún wa ní ìràpadà, òun ni ó wẹ ẹ̀ṣẹ̀ wa nù, òun ló mú wa sọ́mọ Ọlọ́run, àwa tí a ti jìyàn rí sí Ọlọ́run tẹ́lẹ̀ tẹ́lẹ̀. Nítorí ẹ̀ṣẹ̀ wa, ẹ̀jẹ̀ Jésù Kristì ni ó mú wa sọ́mọ tòsí, òun ló jẹ́ kí a lè bá Ọlọ́run lájà, tí ó fún wa ní àlàáfíà láàrin àwa àti Ọlọ́run. Òun ló dá wa láre, òun ló máa ń wẹ̀ wá nù lójoojúmọ́, tí ó máa ń fún wa ní ìgboyà láti lọ sí ibi mímọ́ tàbí ibi mímọ́ jùlọ. Èyí ni ó sì sọ wá di aṣẹ́gun lórí ẹ̀ṣẹ̀, lórí àìsàn, lórí èṣù, lórí ikú, àti lórí ohun.

kó ohun tí èṣù tàbí àwọn ẹ̀mí èṣù tí wọ́n lè pè rò láti ṣe ní ìgbésí ayé wa lónìí. Bí a bá lè dìde dúró láti gbàdúrà tí a sọ fún Ọlọ́run wípé a gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ Jésù Kristì, bí o bá tí ní ìgbàlà ẹ̀jẹ̀ Jésù ṣe tán láti wẹ̀ ọ́nà láti gbà ọ́ là. Bí o bá ń bèrè ìsọ̀rí mímọ́, ẹ̀jẹ̀ Jésù wà níhìn-ín tí ó lè wẹ̀ ọ́nà, tí ó lè wẹ̀ ọmọ, kí ó sì sọ di mímọ́. Bí o bá jẹ́ agbára ẹ̀mí Ọlọ́run ni o nílò, ẹ̀jẹ̀ Jésù sì wà bákan náà láti jẹ́ kí ìlérí yìí kí ó jẹ́ tirẹ̀. Bí o bá jẹ́ àìsàn ni ó wà lára rẹ, tàbí àwọn ẹ̀mí èṣù ló ń dá ọ lóró, tàbí àìní ni ó gbé ọ dè, ẹ̀jẹ̀ Jésù lè tú ìdè àti ṣẹ́kẹ́ṣẹkẹ̀ tí ó dè ọ. Bí o bá ní ìgbàgbọ́ nínú ẹ̀jẹ̀ Jésù ta sílẹ̀ nígbà tí ó kó pọn lórí igi àgbélébò, ẹ jẹ́ kí á la ẹnu wa gbò láti sọ fún Ọlọ́run wípé a ní ìgbàgbọ́ nínú Ọlọ́run, a ní ìgbàgbọ́ nínú Ọlọ́run, a gbàgbọ́ wípé ó ṣeéṣe fún un láti dá wa sílẹ̀, láti dá wa láre, láti fún wa ní àlàáfíà, láti wẹ̀ wá nù, láti wẹ̀ wá mọ́, láti fún wa ní ìgbàlà tòótọ́, láti jẹ́ kí a jẹ́ aṣẹ́gun lórí ẹ̀ṣẹ̀, aṣẹ́gun lórí àìṣedédé gbogbo, aṣẹ́gun tí ó lè gbé ìgbésí ayé tí ó wu Ọlọ́run. Képe Ọlọ́run, gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ Jésù Kristì tí a ti tà sílẹ̀ fún ọ.

bí o bá jẹ́ ẹwọ́ ẹ̀ṣẹ̀ rẹ tí o sì kọ́ ọ sílẹ̀, ó dájú wípé Ọlọ́run yóò dáríjì ọ bí o bá gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ Jésù Kristì tí ó ta sílẹ̀ fún ọ. Ẹ̀jẹ̀ ewúrẹ́ tàbí ẹ̀jẹ̀ òbókọ tàbí ẹ̀jẹ̀ àgùntàn tàbí ẹ̀jẹ̀ adìyẹ tàbí ẹ̀jẹ̀ ẹyẹlé tàbí ẹ̀jẹ̀ tòlótòló kò ní láárí kò sì ṣe iyebíye níwájú Ọlọ́run mọ́. Ṣùgbọ́n ẹ̀jẹ̀ Jésù Kristì ni ó wà fún ọ láti lè ní ìdáríjì, láti lè ní ìdáǹdè, láti lè ní ìgbàlà. Àṣà àlọ́gbẹ́ nítorí àìṣedédé wa, apá lára nítorí àìṣedédé wa, ìnà àlàáfíà wa ń bẹ lára rẹ̀ nípa ìnà rẹ̀ lè mú wa lára dá. Ìdáǹdè wà lọ́wọ́ Ọlọ́run. Jẹ́wọ́ àwọn ẹ̀ṣẹ̀ rẹ kí o sì kọ̀ wọ́n sílẹ̀, kí àánú Ọlọ́run àti orí ọ̀fẹ́ rẹ̀ kí ó lè jẹ́ tirẹ. Ní orúkọ Jésù Kristì Olúwa wa, ní orúkọ Jésù Kristì Olúwa wa, Ọlọ́run aláàánú adúpẹ́ lọ́wọ́ yín. Adúpẹ́ wípé ní àkókò tí ó wọ̀, ní àkókò tí ó yẹ, ẹ̀ràn Jésù Kristì láti wá kó fún wa. Àwa ẹni òṣì, ẹni àárẹ̀, àwa ẹlẹ́ṣẹ̀. Ṣùgbọ́n nítorí wípé ẹ kò fẹ́ kí a ṣègbé nínú ẹ̀ṣẹ̀, ẹ ti rán Jésù Kristì láti kú ní orí igi àgbélébùú. Ọlọ́run aláàánú abẹbẹ̀ wípé àwọn mìíràn tí wọ́n wà níbí lónìí, tí wọn kò tí ní ìgbàlà àti ìdáǹdè ọkàn wọn, tí a kò tí kọrúkọ wọn sínú ìwé ìyè Lọ́run, tí wọ́n ń ru ẹ̀bi ẹ̀ṣẹ̀ wọn káàkiri, tí ẹrù ẹ̀ṣẹ̀ wọn wọ̀ Lọ́run, a ń bẹ̀bẹ̀ wípé lónìí ẹrù ẹ̀ṣẹ̀ wọ̀nyí wọn ó sọ kalẹ̀ ní ẹsẹ̀ àgbélébù ní orúkọ Jésù. Àwọn tí ó jẹ́ wípé ẹ̀ṣẹ̀ wà ní gbogbo ohun tí wọ́n dáwọ́lé, nípa èrò ọkàn wọn, nípa ọ̀rọ̀ ẹnu wọn, nípa ìrìn ẹsẹ̀ wọn, nípa ìṣesí wọn, nípa ìgbéyàwó ìlọ́kọláya wọn, ní ohun gbogbo tí wọ́n ń ṣe. Ṣùgbọ́n tí wọ́n bẹ̀bẹ̀ lónìí wípé ẹ̀jẹ̀ tí Jésù ta sẹ́ ní orí igi àgbélébùú yóò wọ ẹ̀ṣẹ̀ wọn nù, yóò mú ẹ̀ṣẹ̀ wọn kúrò, a ń bẹ̀yìn wípé gbogbo àìṣedéédé, gbogbo ìrékọjá, gbogbo ẹ̀ṣẹ̀ pátápátá ẹ mú kúrò ní orúkọ Jésù. Àwọn tí wọ́n ní ìdálẹ́bi ọkàn, àwọn tí wọ́n ń sunkún rìn káàkiri, àwọn tí ó jẹ́ wípé nítorí ẹ̀ṣẹ̀ wọn wọn kò lè ní ìtẹ̀síwájú, a ń bẹ̀bẹ̀ wípé àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí, àwọn ìdálẹ́bi wọ̀nyí ẹ mú kúrò ní orúkọ Jésù. Pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù ẹ wẹ ọkàn wọn mọ́, pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù ẹ gbà wọ́n là, pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù ẹ kọrúkọ wọn sí ìwé ìyè Lọ́run, ẹ ṣàánú fún wọn. Adúpẹ́ ipẹ́ ti gbọ́ ní orúkọ Jésù Kristì Olúwa wa. Ẹ jẹ́ kí a wà ní ìdìde dúró síbẹ̀, kí a sì díje wa. Ẹni tí ó ti lọ sí ilé ìwòsàn tí olùṣe àwọn oníṣègùn sọ fún pé ó ní àrùn jẹranjẹ eegun tí a ń pè ní cancer, mo fẹ́ kí o gbé ọwọ́ rẹ sókè kí n lè gbàdúrà fún ọ. Ọlọ́run aláàánú, adúpẹ́ wípé kò sóhun tó ṣòro fún ẹ láti ṣe, nítorí wípé fún Ọlọ́run wa ohun gbogbo ni ṣíṣe. A ń bẹ̀bẹ̀ wípé ẹni yìí tí a ti sọ fún ní ilé ìwòsàn wípé ó ní àrùn cancer lára, a ń bẹ̀bẹ̀ wípé àrùn yìí pátápátá yóò kúrò ní àgọ́ ara rẹ̀ ní orúkọ Jésù. A ń bẹ̀bẹ̀ wípé ẹ̀jẹ̀ Jésù tí a ta sí ẹ̀ ní orí òkè àgbélébùú, ní orí igi àgbélébùú, yóò mú gbogbo àwọn àrùn wọ̀nyí kúrò pátápátá ní orúkọ Jésù. Adúpẹ́ pẹ́ ti gbọ́ ní orúkọ Jésù Kristì Olúwa wa. Ǹjẹ́ mo ń bèrè fún ọkùnrin tí ó ní àrùn àtọ̀sí lára, bí o bá wà níbẹ̀ jọ gbé ọwọ́ rẹ sókè kí a lè gbàdúrà fún ọ fún ìdásílẹ̀ àti fún ìwòsàn. Ọlọ́run aláàánú, abẹ̀yìn wípé ẹ fọwọ́lé àìsàn yìí, ẹ mú o kúrò pẹ̀lú agbára tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristì.
ambe yin wo pe ke da eni yi sile ni oruko Jesu emu larada eje ki ogo olorun ki o farahan ni igbese aye re ki ara dida sasa ki o le je ti re adupe wo pe e ti gbo ni oruko Jesu Kristi Oluwa wa eni kan ni yin ti o ni isoro lati kese jari ni gbogbo idawole re ti o je wipe igba gbogbo ni o fi ma ni ijakole ni ohunkohun ti o dawole mo nfe ri iru eni be lati gbe owo soke kin le gbadura fun o olorun alaanu adupe lowo yin a mo wipe bi a ba toyin wa ase ri ase ti aini yo pora ni igbese aye wa ye mo nbebe fun awon wonyi ti o gbe owo won soke nitori ijakole ti won ni nitori ohun ti o ti ko sese fun won lati kese jai ni dawole won a nbe yin wo pe ke da won sile gbogbo egun gbogbo ohun ti awon eni aye ti fi si won lara to ti fi si idile won lara e yo won kuro ni oruko Jesu adupe ipo e ti gbo ni oruko Jesu Kristi Oluwa wa enikan ti aye ti de ni igbekun ti o dabi eni wo pe aisan ni ojojumo bi o tin kuro lori kan ni o n bo sori imiran bi o ba ni owo die lowo nkan won ya tun wa si igbese aye re lati le ko gbowo lo gba ti owo ba tan a dabi eni pe aisan ti tan gba ti owo ba de aisan atun de nitori egun ti o wa ni igbese aye ru eni be bi o ba je ewo ni mo n se apejuwe re mo fe ki o gbe owo re soke ki n le gbadura fun o Olorun alaanu alagbara adupe wipe bi a ba toyin wa e o nu omije wa nu kuro je mo nbebe wipe gbogbo aseti gbogbo aisan ati gbogbo egun ti a ti fi si eni yi lara e mu kuro ni oruko Jesu mo gbagbo wipe lese kese ti a n gbadura nisisin yi wipe e n se ise irapada yi e n se ise imularada yi e da sile ni oruko Jesu gbogbo àwọn ẹ̀mí ibi gbogbo àwọn tí ó ti gégun fún gbogbo àwọn májèlé tí a ti fi sí igbá tàbí okòwò rẹ̀ gbogbo rẹ̀ pátápátá a mú wọn kúrò ní orúkọ Jésù adúpẹ́ yóò pé ẹ ti gbọ́ ní orúkọ Jésù Kristi Olúwa wa ẹnìkan wà níhìn tí ó ní orí fífọ́ tí ó le pọ́nrán tí ó sì ṣòro fún un láti ní ìdásílẹ̀ bí ẹni yìí bá ti ní orí fífọ́ yìí ni omi máa ń jáde lójú rẹ̀ ni ó máa dàbí ẹni wípé àti etí àti gbogbo orí pátápátá ni ó dàbí ẹni pé atalọ́fà bí ó bá jẹ́ ẹ̀wọ̀ ni irú ẹni bẹ́ẹ̀ à ń fẹ́ kí o náwọ́ sókè kí ọlọ́run kí ó lè dá ọ sílẹ̀ ọlọ́run aláàánú à ń wò yín lónìí nítorí wípé a mọ̀ wípé òótọ́ ni ìlérí yín kò sí kò ṣeé ṣe ní inú ìwé yín a ń bẹ̀ yín wípé orí fífọ́ yìí àti àwọn nǹkan tí ó wà ń bẹ̀ pẹ̀lú agbára ọlọ́run pẹ̀lú agbára tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristi mo lé wọn jáde ní orúkọ Jésù ẹ̀mú ò láradá adúpẹ́ pé ẹ ti gbọ́ ní orúkọ Jésù Kristi Olúwa wa obìnrin tí ó wà nínú oyún ọjọ́ pípẹ́ bí o bá gbé ọwọ́ sókè nísinsìnyí ìdásílẹ̀ ti dé fún ọ obìnrin tí ó wà nínú oyún ọjọ́ pípẹ́ fi gbé ọwọ́ kan sí òkè kí o fi ọwọ́ mìíràn ọwọ́ kejì lé ikùn rẹ kí o sì gbàgbọ́ wípé gẹ́gẹ́ bí mo ti gbàdúrà fún ọ nísinsìnyí ó wà láti wá jẹ́rìí ohun tí ọlọ́run ṣe fún ọ bàbá wa ti ń bẹ̀lé ọ̀run ọlọ́run alágbára ọlọ́run tí kìí kùnà ọlọ́run tí ìlérí rẹ̀ kìí tà sí àwa sọ̀dọ̀ yín nísinsìnyí à ń gbàgbọ́ wípé gbogbo ohun tí wọ́n ti dè mọ́ obìnrin lára ẹ ó tu sílẹ̀ ní orúkọ Jésù gbogbo okùn èdè ṣẹ́kẹ́ṣẹkẹ̀ tí sátani fi dè pátápátá mo já wọn ní orúkọ Jésù gbogbo àwọn ẹ̀mí búburú tí ó wà nínú ilé wọn tí ó wà ní àrọ́wọ́tó wọn tí ó yí ilé rẹ̀ ká tí ó máa ń tẹ̀lé káàkiri pẹ̀lú agbára tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù mo lé yín kúrò ní orúkọ Jésù ẹ ti ò sílẹ̀ ẹ jẹ́ kí ó bímọ láyọ̀ àti lálàáfíà
ki o le wa jeri ise rere ti olorun se lara re ni oruko jesu christ oluwa wa eni kan ti ara ma nta o da bi ara tita o da bi eni pe ara tita na ko gbogun bi o ba wa nibe nowo re soke kin le gbadura fun o olorun alaanu adupe wipe ohun gbogbo ni sise fun yin ara tita yi momo okoro gbogbo pe ayinra momo okoro gbogbo nkan ti o da bi eni pe ko gbogun ale won jade ni oruko jesu adupe wipe e ti gbo ni oruko jesu christ oluwa wa iwo ti o da bi eni pe igbese wo olorun o si n sakaakiri nitori opolopo awon ti o je lowo o si n bebe wipe bi olorun ba le pese fun o o fe san awon igbese ti o wa lorun re bi o ba nawo soke ipese olorun ni kikun yo je ti re oluwa wa olorun wa a n wo oju yin nitori pe a gbagbo wipe ipese wa lati oke wa je mo bebe fun awon yi ti o dabi eni pe igbese wo lorun e da won sile e saanu fun won gbogbo e ti won sakaakiri ti won sapamo tabi ti aya won lagara tabi ti aya won ja nitori awon ti won je ni igbese mo gbagbo mo si gbadura lati oni lo ki ipese olorun ki o wa si igbese aye won ki o wa si idile won ki o wa si ibi ise won ti won fi sa awon igbese won yi ni oruko jesu adupe epo e ti gbo ni oruko jesu christ oluwa wa ami onko ti o ba wa ni igbese aye re gege bi aisan tabi gege bi ide lati owo satani o ti mo fe ki o se ni pe ki o gbo owo le ara re ki o si gbagbo wipe nigba ti o ba nbo ni ojo bo eyi ni ni ojo alamisi ti o nbo o ma bo pelu eri olorun le enu re baba wa le orun adupe wipe ipe to ni bokun ni e fi pe wa ipe alaafia le fi pe wa ati wa sodo yin a si nbe yin wipe bi ati wa e ma je ki a pada le owo opo gbogbo ibi ti aisan wa e le aisan na jade gbogbo ibi ti aini wa e le aini jade gbogbo ibi ti ibanuje wa e le ibanuje jade gbogbo awon okan ti o nsare nitori wahala ti o wa ni idile won nitori wahala ti o wa ni abele a nbe yin wipe e mu won kuro ni oruko jesu gbogbo ẹdun ọkan àwọn ènìyàn yín ní àṣálẹ yìí ẹ wá tan ẹ gbọ àdúrà wọn ẹ jẹ kí wọn kí ó lè ní ayọ kíkún ní orúkọ jésù bàbá à ń bèrè wípé ẹni nì tí ó ní ìdí yíyọ à ń bèbè wípé gbogbo rẹ pátápátá kí ẹ mú láadá ní orúkọ jésù èyí tó dàbí ẹni pé inú ni ó máa ń lọ nígbà gbogbo a bẹbẹ wípé agbára àtọrunwá kí ó balẹ̀ nísinsìnyí kí ó mú kúrò ní orúkọ jésù àwọn tí ó dàbí ẹni pé wọ́n máa ń ṣubú wọ́n máa ń dìde tí wọ́n sì ń fẹ́ ìmúnidúró nínú ìgbàgbọ́ a ń bẹ̀bẹ̀ yín wípé oore ọ̀fẹ́ okun agbára láti òkè wá yóò wá sí ìgbésí ayé wọn wọ́n lè gbé ìgbésí ayé onígbàgbọ́ tòótọ́ láti kẹsẹ̀ járí nínú ìwà ìgbàgbọ́ ní orúkọ jésù àwọn tí wọ́n ti ní ìgbàlà tí wọ́n bẹ̀bẹ̀ fún ìsọdí mímọ́ ẹ wá sọ wọn di mímọ́ ẹ wá mú gbòǹgbò ẹ̀ṣẹ̀ kúrò ní ìgbésí ayé wọn ẹ jẹ́ kí gbogbo àwọn tí ó wà ní inú wọn tí kò bá ìfẹ́ ọlọ́run mu ẹ jẹ́ kí ó kúrò pátápátá ní orúkọ jésù àwọn tí wọ́n ti ní ìsọdí mọ́ tí wọ́n bèrè fún agbára ẹ̀mí ọlọ́run agbára tí ó máa mú ẹ̀rù kúrò agbára tí ó máa jẹ́ kí a lè wá sí ọ̀rọ̀ ọlọ́run agbára tí ó máa fúnni ní ìgboyà níwọ́jú àwọn ọ̀tá agbára tí a fi lè gbàdúrà agbára tí ó jẹ́ kí iná ọlọ́run kí ó máa jó ní ìgbésí ayé wa ẹ wá fún ọ ní orúkọ jésù à ń bẹ̀ yín wípé àwọn tí wọ́n wà ní ìdílé tí ilé ń gbóná àwọn tí ọ̀nà ń nà àwọn tí ìṣẹ́ ń ṣẹ́ àwọn tí wọ́n ní wàhálà lọ́nà kan tàbí lọ́nà mìíràn à ń bẹ̀bẹ̀ wípé àwọn wàhálà wọ̀nyí ẹ ó lé wọn jáde kúrò ní ìdílé wọn ní orúkọ jésù obìnrin nì tí ó wà níbẹ̀ tí ó dàbí ẹni wípé ọmọ rẹ ni ó ń fa ìbànújẹ́ fún ọ tí ó bá ti jáde àti padà wálé adẹ́tì ó sì máa ń kẹ́gbẹ́kẹ́gbẹ́ ó sì máa ń rin ìrìn tí kò dára lẹ́sẹ̀ ó sì ń bà ọ́ nínú jẹ́ mo gbàdúrà nísinsìnyí pé ọwọ́ ọlọ́run yóò wà lórí ọmọ náà ẹ̀mí ọlọ́run yóò bà lé ọmọ náà à ń bẹ̀ yín wípé ọmọ yìí yóò jẹ́ ọmọ tí yóò ṣàǹfààní yóò jẹ́ ọmọ rere ní orúkọ jésù arábìnrin tí ó wà lọ́hùn-ún ní tí ó ní ọmọ kan tí ó jáde nílé tí ó ti ń wá káàkiri
o ti pilo kaakire sugbon a ko ri omo yi lese kese mo nbebe pe ki emi olorun ki o wa omo na ri ni bi ki bi ti omo na wa nbebe pe ki omo na ki o pada wale ni oruko Jesu adupe pe ti gbo ti wa adupe pe ti sanu fun wa adupe pe awon ileri yin ti adimu loni wi pe e ti fi ase si ni oruko Jesu ni oruko Jesu Kristi Oluwa wa ki o ti lo mo nfe ki o dupe lowo Olorun fun ti Olorun ti se fun o so fun Olorun wi pe o gbagbo ninu eje Jesu Kristi ti ata sile fun o ati wi pe o ma tesiwaju ninu irin ati ise igbagbo re dupe wi pe ati gbo adura re dupe wi pe ati gbo adura re